0: ó sọ nípa Isaki, nípa Josefu, ó sọ nípa Jacobu, nípa ìgbàgbọ́, ó sọ nípa Mose, nípa ìgbàgbọ́, ó sọ nípa àwọn òbí Mose pẹ̀lú, nípa ìgbàgbọ́, ó sọ nípa Jefta, ó sọ nípa Dafidi, ó sọ nípa Samsoni, ó sọ nípa Gideoni, nípa ìgbàgbọ́, ó sọ nípa àwọn nǹkan tí a lè fojúrí, àpín òkun pupa níyà ni, tàbí àbímọ, tàbí àgbà ilẹ̀ ìní, tàbí akan ọkọ̀, tàbí ohun mìíràn tí a ṣe wípé a ṣẹ́gun àwọn Filistini, tàbí ọ̀pọ̀lọpọ̀ nǹkan mìíràn tí a ṣe odi Jericho ni a wólulẹ̀ ni, ó sọ pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ó wà nípa ìgbàgbọ́, ṣùgbọ́n ní orí kejìlá wa sọ wípé nísinsìnyí kí a mójú kúrò ní wípé a pín òkun pupa níyà, kí a mójú kúrò nínú wípé a jẹ́ kí Goliath kí ó kú, kí a mójú kúrò nípa wípé a ṣẹ́gun àwọn ọ̀tá, kí a kọjú sí nǹkan kan wípé aṣẹ́gun ẹ̀ṣẹ̀, kí a kọjú ìjà sí ẹ̀ṣẹ̀ títí di ẹ̀jẹ̀ ní ìjàkadì wa, kí a sì máa wo Jésù Kristì olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa, ẹni tí ó jẹ́ wípé ó farada àgbélébùú, ẹni tí ó jẹ́ wípé ó ṣe gbogbo nǹkan tí Ọlọ́run fẹ́ kí ó ṣe, ayọ̀ tí a gbé ka iwájú rẹ̀ òun ni ó tẹjú mọ́, àwa náà pàápàá ó yẹ kí ó yé wa wípé ìṣẹ́gun tí ó ga jùlọ, ìṣẹ́gun tí ó pọ̀ jùlọ òun ni ó pé aṣẹ́gun ẹ̀ṣẹ̀, aṣẹ́gun èṣù, aṣẹ́gun ẹran ara, àwọn nǹkan tí ó ń dojúkọ wá, àwọn nǹkan tí ó dàbí ẹni wípé wọ́n jẹ́ ìdánwò ní iwájú wa, àdojúkọ wọn a sì ṣẹ́gun. Wo ẹsẹ̀ ìkẹrìnlá, ẹ máa lépa àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn, pẹ̀lú ènìyàn gbogbo àti ìwà mímọ́, láìsí èyí ni kò sí ẹni tí yóò rí Olúwa. Ó ní ẹ máa lépa àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn, pẹ̀lú ènìyàn gbogbo, àti wípé kí a sì máa lépa ìwà mímọ́, láìsí ìwà mímọ́ yìí kò sí ẹni tí yóò lè wu Olúwa, tí yóò lè rí Olúwa. Sórí wípé láàrin wa ó jẹ́ ohun tí mo gbàgbọ́ wípé yóò máa ṣe Jésù Kristì láàánú, yóò sì máa bà á nínú jẹ́ wípé a kò lépa ìwà mímọ́, ìwòsàn la ń lépa ẹ̀, a kò lépa ìwà mímọ́, bá ó ṣe jẹ, bá ó ṣe mu la ń lépa ẹ̀, a kò lépa ìwà mímọ́, yẹ kí n bímọ, yẹ kí n lọ́kọ, yẹ kí n láya la ń lépa ẹ̀, a kò lépa wípé bí ìpè bá dún nígbàkigbà, tàbí bí Jésù Kristì bí ó bá farahàn láwọ̀sánmọ̀ wípé ǹjẹ́ a ó lè rí Olúwa, a kò lépa ìwà mímọ́, àwọn nǹkan ayé yìí, àwọn òmúlẹ̀ mọ́fọ ayé, àwọn nǹkan àfọwọ́bà fílẹ̀, àwọn nǹkan tí ó jẹ́ wípé a ò lè mú lọ sọ́run, ò bá ní gbogbo owó ayé yìí a ò lè kó o lọ sọ́run, ò bá ra gbogbo mọ́tò ayé a ò lè kó wọn lọ sọ́run, ò bá ní gbogbo àwọn ọ̀rẹ́ ayé a ò lè kó wọn lọ sọ́run, ò bá di ẹni gbajúmọ̀ nínú ayé, ò bá di òṣèlú pàtàkì nínú ayé a ò lè mú èyí lọ sí ọ̀run, ò bá di ẹnikẹ́ni kíni ló lè jẹ́ nínú ìjọ a ò lè mú àwọn nǹkan wọ̀nyí lọ sí ọ̀run. Ohun kan ṣoṣo tí a lè mú lọ sí ọ̀run tí ó jẹ́ ìwé ìrìnà láti rìn nínú ayé yìí lọ sí ọ̀run rere, òun ni ìwà mímọ́. Ǹjẹ́ o jẹ́ mọ̀, ó ṣe wá láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ ni ò lépa bí a ó ti di àtúnbí, ọ̀pọ̀lọpọ̀ ni ò lépa bí a ó ṣe bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ni ò lépa bí a ó ṣe borí àwọn ìdánwò tí ó ń kọlu ara wa, tí ó ń wá sí àgọ́ ara wa, ọ̀pọ̀lọpọ̀ ni ò lépa bí a ó ṣe jẹ́ mímọ́ nínú, mímọ́ lóde, mímọ́ nínú ẹbí, mímọ́ ní ìgboro, mímọ́ ní ìletò, mímọ́ nínú ilé, mímọ́ pẹ̀lú àwọn aládùúgbò wa, ọ̀pọ̀lọpọ̀ ni ò lépa ìwà mímọ́, ìwà òdodo níbi iṣẹ́ ni, ìwà òdodo níbi ọjà wa ni, ìwà òdodo ìwà mímọ́ níbi kíbi tí a wà, síbẹ̀síbẹ̀ a jẹ́ kí ó yé wa o wípé láìsí ìwà mímọ́ kò sí ẹni tí ò lè rí Ọlọ́run. Sọ fún mi bí ìpè bá dún nísinsìnyí níbo ló wà, sọ fún mi bí ìpè bá dún nísinsìnyí níbo ló parí eré ìje ìgbàgbọ́ rẹ, níbo ló parí ẹ̀ sí, ṣé o ti di olódodo, ṣé o ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, ṣé o ti bọ́ lọ́wọ́ àwọn fàájì ayé yìí, àwọn òmúlẹ̀ mọ́fọ àfọwọ́bà fílẹ̀ ayé yìí, ṣé o ti bọ́ lọ́wọ́ wọn, àbí wọ́n dì ọ́ ní ìgbèkùn, àgbèrè, ẹ̀ṣẹ̀, irọ́ pípa, olè jíjà, ìbínú, àbí àwọn nǹkan wọ̀nyí ni wọ́n dì ọ́ mọ́lẹ̀ tí wọ́n ní jẹ́ kí o lè bá Jésù lọ. Ṣé o ti ní ìwà òdodo tí a ń sọ nípa rẹ̀ yìí, ìwà mímọ́ tí a ń sọ nípa rẹ̀ yìí, ṣé wọ́n ti jẹ́ tirẹ̀? Dìde kí o gbàdúrà, dìde kí o sọ fún Ọlọ́run, láìsí ìwà mímọ́ kò sẹ́ni tí o lè wọ Ọlọ́run. Èyí ni ohun tí ó ga jùlọ, ohun tí ó ga jùlọ tí ìgbàgbọ́ lè ṣe ní ìgbésí ayé wa, wípé kí a wọ ẹ̀ṣẹ̀ wa nù pẹ̀lú ìgbàgbọ́, kí a sọ wá di olódodo nípa ìgbàgbọ́, kí a sọ wá di ẹni ìwà bí Ọlọ́run nípa ìgbàgbọ́, kí a di ẹni tí ó ní ìwà mímọ́ nípa ìgbàgbọ́. so fun Olorun wi pe bi ki ba se pe o so mi do lododo in ki o kuro ni bi loni bi o ba so fun Olorun bi o ba gbagbo yo se fun o yo gba okan re la yo tun obi yo wo ese enu yo so di olododo ati eni mimo
1: Thank you.

Thank you.

I'm

Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run alágbára jùlọ, a wá síwájú yín nísinsìnyí láti tẹ́tí sí ẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ yín. À ń bẹ̀bẹ̀ wípé ẹ ó bá wa sọ̀rọ̀, àti wípé ohun gbogbo tí ó jẹ́ ìdíwọ́ tàbí ìdènà láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti ní òye ọ̀rọ̀ Ọlọ́run, àti láti jẹ́ kí ẹ kọ̀ọ̀kan wọ̀nyí sí ọkàn wa, ẹ bá wa mú àwọn ìdíwọ́ wọ̀nyí kúrò ní orúkọ Jésù. À ń bẹ̀yìn wípé gbogbo ọkàn tí ń rìn kiri, gbogbo ọkàn tí kìí lè dúró, tí kìí lè farabalẹ̀ láti ní òye ọ̀rọ̀ yín, ẹ bá wọn wí, ẹ mú wọn kúrò nínú wa lórúkọ Jésù. Ẹ ṣàánú fún wa. Bí ẹ ó ti máa ṣí ìwé mímọ́, ẹ là wá lójú, ẹ ṣe wá ní iyè, kí òye kí ó lè yé wa, kí a lè mọ bí a ti gbàdúrà, kí a lè mọ bí a ti wá ojú Ọlọ́run, kí a sì lè ní àwọn ohun àmúyẹ láti lè wà ní ìrẹ́pọ̀ àti ìdàpọ̀ pẹ̀lú yín ní ayé yìí àti ní ayé tí ń bọ̀. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a wo ìwé òwe orí kẹrin, ẹsẹ̀ ìkẹtàlélógún, ju gbogbo ohun ìpamọ́ pa àyà rẹ mọ́, nítorí pé láti inú rẹ̀ ni orísun iyè. Ju gbogbo ohun ìpamọ́ pa àyà rẹ mọ́, ìkànnà níbi a bá sọ wípé pa ọkàn rẹ mọ́, nítorí pé láti inú rẹ̀, láti inú àyà tàbí láti inú ọkàn ni orísun iyè. Lónìí a ń sọ̀rọ̀ lórí iṣẹ́ ìyanu nínú ọkàn ènìyàn. Iṣẹ́ ìyanu nínú ọkàn ènìyàn. Ìwé òwe orí kẹtàlélógún. Ìwé òwe orí kẹtàlélógún, ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Ọmọ mi, fi àyà rẹ fún mi, kí o sì jẹ́ kí ojú rẹ kí ó ní inú dídùn sí ọ̀nà mi. Àwọn ẹsẹ̀ méjì tí mo kà fún ọ yìí, wọ́n sọ̀rọ̀ nípa àyà, tàbí nípa ọkàn ènìyàn, tàbí nípa inú ènìyàn. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni kò mọ̀ wípé ọkàn wa ó ṣe iyebíye níwájú Ọlọ́run. Wọn kò mọ̀ wípé àwọn nǹkan tí a ń rò láti inú, àwọn ìṣe wa gbogbo ó ń wá láti inú. Àwọn ẹlòmíràn wọn kì í rò wípé a nílò iṣẹ́ ìyanu nínú ọkàn, nínú àyà ẹ̀dá. Wọ́n máa ń rò wípé bí a bá ti tọ́jú ìwà òde ara, ọ̀rọ̀ sísọ lẹ́nu, tàbí aṣọ wíwọ̀, tàbí ìrìn, bí a bá lè ṣe àkọ̀wé àwọn ohun tí àwọn ẹlòmíràn ń ṣe, bí a bá sì ti fi àwọn ìgbé ayé wa tí a ń rí lójúkojú, bí a bá ti fi wọ́n ṣètò, wọ́n rò wípé èyí ti tó. Àwọn oníwàásù pàápàá ọ̀pọ̀lọpọ̀ wọn, ó ṣeéṣe oníwàásù ní àwọn ìjọ ẹlẹ́yàmẹ̀yà káàkiri, ni wọ́n máa ń ṣe àṣìṣe yìí tí wọ́n máa ń rò wípé bí ẹnìkan bá ti ní ìwà ọmọlúàbí, wípé irú ìwà bẹ́ẹ̀ ó ti tó láì ní ìyípadà ọkàn, ìyípadà àyà. Ṣùgbọ́n ohun tí Ọlọ́run jẹ́ kó di mọ̀ fún wa ni wípé ohun tí ó ṣe pàtàkì níwájú òun, òun ni bí ọkàn wa ti rí, òun ni bí àyà wa ti rí, àti wípé a ti ní iṣẹ́ ìyanu ti ìyípadà ọkàn, ti ìyípadà àyà. Bí kìí bá ṣe bẹ́ẹ̀, a ó rí wípé gbogbo ohun tí a ń ṣe kò ní lè jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Nínú òwe tí mo kà fún ọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, orí kẹrin ẹsẹ̀ ìkẹtàlélógún, ni ó fi ohun sọ wípé ju gbogbo ohun ìpamọ́, pa àyà rẹ mọ́, pa ọkàn rẹ mọ́, nítorí pé láti inú rẹ̀ wá ni orísun iyè. Èyí jẹ́ wípé gbogbo ohun tí a ń ṣe nínú wa, gbogbo ohun tí a ń ṣe ní ìgbésí ayé wa, wọ́n ń wá láti inú ọkàn. Èyí ni Jésù Kristì ń sọ nínú Matthew orí kejìlá. Matthew orí kejìlá, láti ẹsẹ̀ ìkẹrìnlélọ́gbọ̀n. Ẹ̀yin ọmọ paramọ́lẹ̀, ẹ̀yin tí ṣe ènìyàn búburú, yóò ti ṣe lè sọ̀rọ̀ rere
nitori ninu opolopo ohun inu li enu eso ninu opolopo ti o njade lati inu okan lati inu aya wa ni enu ni o nso iwa ti a nri lode o je ohun ti o njeyo lati inu e ti a ni lati inu okan nitori be ni o fi se pataki wepe ke a mo pe bi a ba fe sin olorun bi a ba fe se ohun ite

0: bóyá nǹkan míì bó ti ń lọ ló ń dé aṣọ tó sì ń wọ bó ṣe ń náwó irú mọ́tò tó ń lò àwọn ẹlòmíà máa rò wí pé bí a bá ní irú ẹni báyìí lọ́kọ bí a bá lè gbé irú ẹni báyìí sílé ó dàbí bí ẹni pé nǹkan yóò dẹ̀ wá lọ́rùn ohun tí ò yé wọn ni wípé ìwà rere kò ti inú owó wá ìwà rere kò ti inú ti gbajúmọ̀ wá ìwà rere kò ti inú ẹ̀sìn wá ìwà rere ó máa ń tinú ìyípadà ọkàn wá èyí a fi máa ń tẹ̀mọ́ni létí níhìn wípé bí a bá dé inú ìjọ ohun tí a kọ́kọ́ ní láti ṣe ni wípé kí a gbàdúrà sí ọlọ́run kí a ní ìyípadà ọkàn tàbí bí a bá fẹ́ gbéyàwó ohun tí a ní láti ṣe ni wípé kí a gbàdúrà sí ọlọ́run ọlọ́run nìkan ṣoṣo ló mọ ọkàn ènìyàn ìwọ fúnra rẹ gẹ́gẹ́ bí ènìyàn o kò lè mọ kí ló wà nínú ọkàn ẹnikẹ́ni yẹ kí a wo Samueli kínní orí 16 ẹsẹ̀ 7 Samueli kínní orí 16 ẹsẹ̀ 7 ṣùgbọ́n Olúwa wí fún Samueli pé má ṣe wo ojú rẹ̀ má ṣe wo ìrísí rẹ̀ ni ohun tí a ń sọ níhìn-ín tàbí gíga rẹ̀ nítorí pé èmi kọ̀ ọ́ nítorí tí Olúwa kì í wò bí ènìyàn ti ń wò ènìyàn máa wo ojú ènìyàn máa wo ìrísí tàbí gíga tàbí bí ènìyàn ṣe wọṣọ tàbí bí ènìyàn ṣe lókìkí tó ṣùgbọ́n Olúwa a máa wo ọkàn ọkàn yìí gan la ń sọ nípa rẹ̀ wípé àwọn tí kò mọ Ọlọ́run wọn kò ní ìyípadà ọkàn àti wípé èrò inú wọn kìkì ibi ni lójoojúmọ́ nínú ìwé oníwàásù orí 9 ẹsẹ̀ 7 oníwàásù orí 9 ẹsẹ̀ 7 èyí ni ibi nínú ohun gbogbo tí a ń ṣe lábẹ́ òòrùn pé iṣẹ́ kan náà ni sí gbogbo wọn àti pẹ̀lú àyà ọmọ ènìyàn kún fún ibi ìsinmi ń bẹ nínú wọn nígbà tí wọ́n wà láyé àtìlẹ́yìn èyí ni wọ́n á lọ sọ́dọ̀ àwọn òkú ó yẹ kí òye yé wa níhìn-ín ohun kan náà ni ọ̀rọ̀ Ọlọ́run ni ó ń tẹnumọ́ fún wa wípé àyà ọmọ ènìyàn kún fún ibi bí a bá sọ wípé ìgò kún fún omi ó jẹ́ wípé ó ti kún tó bẹ́ẹ̀ tí a kò lè fi omi ràn sínú ìgò yìí bí a bá sọ wípé abọ́ ó kún fún omi tàbí ó kún fún epo èyí jẹ́ wípé a kò lè fi nǹkan mìíràn sínú rẹ̀ ó ní àyà ọmọ ènìyàn ó kún fún ibi a fi ṣe àpèjúwe gẹ́gẹ́ bí abọ́ tàbí gẹ́gẹ́ bí garawa wípé ibi nìkan ṣoṣo ni ó wà nínú garawa yìí bákan náà àyà ọmọ ènìyàn bákan náà ọkàn ọmọ ènìyàn ó kún fún ibi ó wá ń sọ fún wa wípé ìsinwín ìwà ibi ni ó wà nínú wọn nígbà tí wọ́n wà lé ayé onílẹ́yìn náà wọ́n á kó wọn lọ sí ipò òkú nínú ẹ̀ṣẹ̀ wọn nítorí bẹ́ẹ̀ kí ó yé wa wípé bí Ọlọ́run kò bá tí ì yí ọkàn wa padà ó jẹ́ wípé nínú ọkàn wa lọ́hùn-ún ibi nìkan ni ó wà nínú rẹ̀ èyí ni a fi máa ń jẹ́ kí ó yé ni wípé bí a bá pe ènìyàn wá sínú ìjọ kì í ṣe wípé kí a sọ wípé mo ti kúrò ní ìjọ ṣẹlẹ̀ mo ti wá ń wá sí dípà èyí ni kò tí ì fún ọ ní ìyípadà èyí ni jẹ́ wípé o kúrò láti inú ìjọ kan o bọ́ sínú ìjọ mìíràn bí o bá ti dé ìhín bí o bá fẹ́ jẹ́ ẹni ìtẹ́wọ́gbà níwájú Olúwa kì í ṣe wípé o fi aṣọ funfun nìkan sílẹ̀ tàbí o fi àìwọ bàtà nìkan sílẹ̀ o fi tàbẹ́là àti túràrí sísun nìkan o fi sílẹ̀ èyí ni ṣe pàtàkì ṣùgbọ́n kò tó a ní láti wá síwájú Olúwa kí a sọ fún Ọlọ́run wípé ọkàn ibi ni a gbé káàkiri a sì ń fẹ́ kí Ọlọ́run kí ó ṣe ìyípadà àyà ìyípadà ọkàn fún wa kí a ba lè jẹ́ ẹni ìtẹ́wọ́gbà níwájú rẹ̀ èyí ni ó ṣe pàtàkì èyí ni a ní láti bójútó tàbí ó ṣe é ṣe kí ó jẹ́ wípé a ti jẹ́ ẹni tí ó ń ka bíbélì tẹ́lẹ̀tẹ́lẹ̀ a sì ti jẹ́ ẹni tí ó mọ bíbélì kì í ṣe wípé o kan ye ki a mo bibeli si akasori bi a ba ti de yin be ni lati ma gbadura fun iyipada okan iyipada aya nitori eyi ni olorun reti ki a ba le je eni itewogba ni waju re bi atile n wa si ilesi bi atile n ka bibeli bi atile je eni ti o ja fafa ninu ise esin bi atile n lo si idapo oju ile bi atile n ka akiri lati se ijere okan bi ki ba se wi pe ati gbadura ti o dani loju ti emi olorun si n ba emi wa jeri wi pe ati di omo olorun wi pe ati ni iyipada okan bi ki ba se pe ati se be gbogbo ohun ti a n se yo je ofo ati ohun ti ko lere ni waju oluwa olorun ni lati yi okan wa pada nitori wi pe okan eniyan o je ohun ti o buru jaye ninu Marko ori keje lati ese ikokan le logun Marko ori keje ese ikokan le logun nitori lati inu eni lati inu okan eniyan ni iro buburu ti jade wa panshaga agbere ipaniyan ole oju kokoro iwa buburu itanje wobia oju buburu esoro odi igberaga iwere lati inu wa ni gbogbo nkan buburu wonyi ti jade won se so eniyan di alaimo nitori be o ye ki a mo we pe awon ti a nse bi we pe an fun awon alagbe lowo tabi a nse awon nkan miran bi iwa omo luabi eyi ko yi ipo ti okan eda ti o wa eyi ko yi pada ohun ti a ni lati se ni we pe ki a kepe olorun ohun ti a ni lati se ni we pe ki a je ki agbara olorun ore ofe latoke wa ki a je ki iwenumo eje jesu kristi ki o wonu okan wa ki o yi wa pada ki o mu ki ipo ti okan wa wa ki o wa si iyipada ni igba miran ni a ma n ro we pe bi eniyan ba ni iwa omo luabi ti iwa re ti o dabi eni pe o dara loju eniyan a ma n ro we pe iru eni be o ti je eni igbala lai ni eri tabi iriri iyipada okan e je asise pupo o ye ki o ye wa we pe bi ki ba se wo pe olorun fun ara re ni o yi wa pada sibe sibe a o je eni ti ko mo eleri ni waju oluwa awon ero inu okan wa awon ipinu wa ati awon nkan ti a nlepa yo je ibi ni waju olorun eyi ni olorun fi so fun a wi pe okan omo eniyan o je okan ti o buru ji aye ko si eni ti o le mo ninu Jeremiah ori ketadinlogun Jeremiah ori ketadinlogun ese ikesan okan eniyan kun fun etan ju ohun gbogbo lo o si buru jayi ta ni o le mo emi oluwa ni wa awari okan eniyan emi ni dan inu wo ani lati fi fun olukuluku gege bi ona re ati gege bi eso ise re nitori be eyi ni apere tabi apejuwe ti olorun fun wa gege bi okan eniyan ti ri ohun ti o si se pataki ni wepe ani lati ni iyipada okan bi ki ba se pe iyipada okan yi wa a ko ni le ni oju rere ni waju oluwa a ko ni le ba olorun rin nitori pe awon apejuwe ti bibeli se nipa okan ni wepe okan eniyan o je bi okan ti o le gege bi okuta o ni okan won le bi okuta adamanti o si je okan igberaga o je okan iwa buburu o je okan alaroshe ohun buburu o je eni ti o je wipe won je alagidi e je wipe o dabi eni wipe tinu mi ni won se o po fun won elomiran bi a ba ka oro olorun bi a ba wewe nipa oro olorun bi a ba se apejuwe ti a ka ti a se itumo re sugbon a so wipe looto lo ye ohun ati ko lorin ati wa ni wasu ati gba aladura sugbon sibe sibe yo ma so wipe ohun ti ohun yo se ohun ni ohun yo se sibe sibe okan won kun fun okunkun okan won kun fun agidi okan won kun fun itanje o si kun fun oju kokoro eyi ni olorun fi so fun a wipe o se se ki a ma wa sinu ijo o si sese ki a ma lo sinu ijo miran o sese ki a wa ni esin ti awon onigbagbo ti bibeli tabi ki a wa ninu awon esin miran sugbon bi a ko ba ni iyipada okan a ko ni le gbe pelu olowa a ko ni le ni irepo tabi idapo pelu olorun nitori okan wa ni olorun ma nwo o si mo gbogbo ohun ti o wa ninu okan wa o mo ipo ti okan wa wa o mo ite ati aba ti o wa lati inu okan wa o mo awon ipinu ati awon ilana ti o wa lati inu okan wa ni waju olowa eni ti a ko ba ti yipada okan re o dabi ipo ku okan re o kun fun gede gede okan re o dabi orisun awon omi ti o je wipe o ni oro ninu okan re o dabi ogun awon egungun awon oku tabi ki a so wipe o dabi iyangbe ile nibi ti awon ero buburu ti o tin jade wa se gafra fun mi lati lo ede yi ki o le yi o dara dara iru okan eni be o dabi ile idoti ti a ma n ya gbe si iru okan eni be o dabi ibi ti o kun fun eri pupo o si dabi ibi ori atan ti a ma n dalenu si iru okan eni be o dabi iho awon eranko buburu awon ero buburu awon ipinu buburu ro awon nkan yi ki o gbe won yewo dara dara we pe okan re o je ipo ku ti a se sile ni waju olowa o je orisun omi buburu ti pani tabi ti gbe nkan miran majele sinu okan eniyan tabi sinu ara eniyan o je ogbun fun awon egungun oku o si je asale nibi ti awon ero buburu ti won tin je jade wa o je ile idoti o je ori atan o si je ibi ti awon ipinu awon ilana awon ero buburu ti won tin jade o se se ki enikeni ki o bo nkan won yi mole ki o ma je ki enikeni ki o mo sugbon gbogbo re patapata ni o se paya ni waju olowa ninu Matthew ori ketalelogun Matthew ori ketalelogun nibe ni olorun ti nso ti o ti nse alaye lati enu Jesu Christi ni kikun nipa iwa eniyan Matthew ori ketalelogun lati ese ikedogbon igbe ni fun yin eyin akowe ati farisi agabagebe nitori ti eyin fo ode ago ati awopo komo sugbon inu won kun fun ireje ati wobia nihi ni ati ri itanje awon elesin itanje awon elomiran ti won fi ijo dipa ti won fi boju elomiran o sese ki o rin bi omo olorun ni gboro elomiran o sese ki o soro bi omo olorun ni gboro elomiran o sese ki o woso bi omo olorun ni gboro sugbon Jesu Kristi so fun anihin wo pe opolopo awon eniyan wonyi won kun fun agabagebe nitori wipe won fo ode agomo o dabi eni wipe won je eni bi ti inu olorun o dabi eni wipe won je eni tin rin dede o dabi eni wipe won je eni tin soro dara dara sugbon ni inu won ninu okan won won kun fun ireje won kun fun obia we se iketa dilogbon igbe ni fun yin eyin akowe ati farisi agabagebe nitori ti eyin dabi iboji funfun ti o dara li ode sugbon ninu won kun fun egungun oku ati fun egbin gbogbo eyi ni olorun je ki o ye wa we pe ani lati wo inu wa ki a gba imole ihinrere laaye lati tan sinu okan wa ki a si gba emi olorun laaye lati wa okan wa ri ki a mo wipe bi ati le je eni ti o dara lode ara bi ati le je eni ti o ma so wipe fi ola fun olorun fi ogo fun olorun lode a je eni ti o ma woso bi onigbagbo lode a je eni ti n soro bi onigbagbo lode a je eni ti o ma lo si idapo oju ile eni ti ki pa eko bibeli je sugbon o so wipe ni inu won kun fun egbin gbogbo ni ese ikejidinlogbon ni o ti so wipe gege be li eyin pelu farahan li ode bi olododo fun eniyan sugbon ninu ekun fun agabagebe ati ese eyi ni a fi ma nso wepe bi a ba de inu ijo ke a ma fi ise isin pa wa lori ke a ma fi ise isin di wa lowo awon elomiran ti won je alakoso tabi adari oye ko ye won bi a ba ri enikan ti o ti de inu ijo lai gbo oro olorun yanju lai mo boya awon wonyi ni igbala tabi won ko ni igbala won ma so wepe ah e se da po pelu awon osise anfe awon osise anfe awon ajire okan anfe awon ti o ma dari dapo oju ile je ki a fi won sile na je ki won ki o gbo oro olorun je ki emi olorun je ki o se awari okan won ki won ki o ba le ni igbala toto ki se be nikan awon elomiran ti won je bi adari o se ni laanu wepe awa ti a sese so di adari ni ijo awon elede yoruba teti sile dara dara a ki fun awon eniyan laaye lati gbadura dara dara eyi ko si dara be bi abati parisin o sese ki won ma so wepe a fe ri adari wa awon elede yoruba nisinsin ti a sese ni adari o ye ki a gbadun adari wa bi a ba fe ri oluso agutan bi a ba fe ri tibi bi a fe ba fe ri ton ki o le lana fun wa o ye ki a gbadura o ye ki a gbadura bi a ba tin parisin eyi ki se pe ki a jade ki a lo ma ba ara wa soro nita ki a ma sefe nita bi a ba je eni ti o mura sile lati lo sorun bi a ba je eni ti o mura sile fun bibo Jesu Christi oro olorun yi ti a gbo o ye ki a mu lo si ori ekun wa o ye ki a gbadura agba yanju agba yori ki a mo wi pe a ti ba olorun soro a si ti ni iyipada okan nitooto ye ki o ye o adari se gafra fun mi kin ba o soro se o mo we pe tele tele opolopo wa ti aje adari ni elede yoruba nisinsin yi aje eni ti o n dari idapo oju ile tele tele ki se wi pe ati toton ni a fi so wa di adari ki se wi pe ati je nkan kan ni a fi so wa di adari ki se wi pe ati ni gbogbo awon ebun orun ni igbese aye wa ni a fi so wa di adari o je anfani fun wa wipe ki awa na ki a le se die bi awon ni gesi tin se die ki awa na ki a le se die sugbon awon miran won je ki nkan won yi won je ki o di won lowo bi a ba ti pari usin adari ki gbadura mo fun ara re adari ki gbadura mo lati le ni igbala toto lati le ni isodimo bi o ba ti ni isodimo abi o ro wipe tori ati so di adari e je wipe isodimo ti fomo bi a fomo abi oro wepe tori pe ati so di adari agbara ifikun ni emi mo olorun o ti fomo gege bi afomo rara o ye ki a mo wepe ani lati gbadura ki se be nikan elomiran bi a ba ti setan e mo fe lo wo awon ara idapo oju ile mi e mo fe lo be wo mo fe lo wo lagbaja mo fe lo wo temedu o ni gbadura o ni woju olorun o ni gbadura agba yori titi o fi mo wepe o ti ni iyipada okan bi awon elomiran bi won se nwa bi won se nlo niyi lai ni ifowokan olowa iyi pada atoke wa ninu okan won o ma nro wepe igba ti a tin wa si lesin igba ti a tin ka akasori bibeli igba ti a tin ka bibeli lararo igba ti a ti je eni to nwa si ijo deeper life wepe o ti pari niyen nitori be bi Jesu ba de a n ba lo si orun ni kori be ani lati ni iyi pada iwo na ti ri ohun ti a ti se apejuwe gege bi okan omo eniyan gege bi o ti ri okan ti re gege bi o ti ri bi o ba gba emi olorun laaye lati tan imole ire sinu okan re o ri wipe awon nkan wonyi o je otito wo eko ti a ko loni ninu wa inu iwe mimo wo awon ti o ti tele Jesu wo Jacobu wo Johanu wo bi won ti wa wo nkan to n jade lati inu okan won wo oro ti won so lati enu jade wo oju kokoro wo iwa ipo ninu won wo bi won se so pe ki awon ki o wa niyi ki awon ki o wa lohun te Jesu so fun pe ah eyin omo ehin bawo ni iru nkan won to se wa le okan yin gba ti awon mewa to ku gba ti won gbo won ni irunu e ti an so niyi a le ma so pe an tele Jesu a le so wi pe a je omo ehin wo awon iro ti o wa ninu okan wa wo ilepa ti o wa ninu okan wa wo igberaga ti o wa ninu okan wa wo awon nkan miran ti a ko gbodo ma daruko ti o wa ninu okan omo eniyan ti ani lati gbadura le lori ti ani lati so fun olorun wipe olorun yemi wo olorun wa mi ri olorun wa di mi olorun wo inu okan mi awon nkan bi egbin àwọn nǹkan bí ìwà búburú àwọn nǹkan tí kò ní lè bá ọ gbé àwọn nǹkan tí kò yẹ níwájú rẹ àwọn nǹkan mi àwọn nǹkan tí ó sọ mí di aláìtọ aláìyẹ níwájú rẹ bá mi mú wọn kúrò èyí ni àdúrà tí a ní láti gbà kí a rí wípé a ti ní ìyípadà ní tòótọ ẹlòmíràn a máa sọ wípé òun fẹ lọ rí ẹni tèbí òun fẹ lọ rí ẹni tàn gbàdúrà sọ fún ọlọrun bá ọlọrun sọrọ àwọn ẹlòmíràn sì nìyí bí a bá ti ń gbàdúrà bóyá àwọn ò fẹ gbàdúrà ni a ó rí wípé ẹlòmíràn a máa fẹ kọjá a máa tọ wá wípé àdúrà yín náà ti pọ jù mo fẹ kọjá o nínú ilé ìsìn a kì í ṣe bẹẹ tàbí ó ṣe é ṣe kí ó jẹ pé aṣọ́nà adènà ni ẹnìkan máa wá láti ìta mo fẹ́ rí màmá bísí mo fẹ́ rí arákùnrin báyìí ibi tí ẹni yìí ti ń gbàdúrà tí ó ti ń bá ọlọ́run sọ̀rọ̀ pẹ̀lú omijé pẹ̀lú ẹ̀dùn ọkàn wípé òun fẹ́ ìyípadà ọkàn òun fẹ́ kí ọlọ́run kí ó wá kọ ọkàn ní ilà òun fẹ́ kí ọlọ́run kí ó wá yí òun padà ibẹ̀ ni ẹni tí ó jẹ́ aṣọ́nà adènà ni wọ́n máa ti wá lu ẹni tí ó ń gbàdúrà wọ́n bèèrè ẹ wọ́n bèèrè ẹ èèyàn ń bá ọba ọ̀run sọ̀rọ̀ èèyàn bá olúwa olùgbàlà sọ̀rọ̀ èèyàn múra sílẹ̀ láti lè jẹ́ ẹni pípé ẹni yíyẹ níwájú ọlọ́run àwa tí a tún jẹ́ adènà nínú ìjọ àwa ni a ń dí wọn lọ́wọ́ tí a kò jẹ́ kí wọn kí ó gbàdúrà ó ṣeéṣe kí ó jẹ́ wípé adarí tí ó mọ ọlọ́run adarí tí ó mọ bí ó ṣe ṣe pàtàkì tó láti bá ọlọ́run sọ̀rọ̀ bí a bá ti wàásù báyìí tán tí ó ti dúró níwájú wa nígbà tí a ń bá wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ gbà tí a bá ti parí ìwàásù òun pàápàá á kúnlẹ̀ á bẹ̀ sí ní gbàdúrà á bẹ̀ sí ó ṣe é ṣe pẹ̀lú omijé ó ṣe é ṣe kí ó máa gbàdúrà sókè ó ṣe é ṣe kí ó máa sọ fún ọlọ́run ọlọ́run sáà ṣe iṣẹ́ ìyípadà pátápátá ọlọ́run sáà ṣàánú fún mi gbogbo nǹkan tó wà nínú ọkàn mi ní ìsàlẹ̀ ọkàn mi àti etí mo mọ̀ àti etí mi ò mọ̀ jẹ́ kí ẹ̀mí ọlọ́run jẹ́ kí ó hu wọn jáde kí n bá lè ní kí n bá lè jẹ́ ẹni tí ó jẹ́ ẹ̀tẹ́ ó gbà níwájú rẹ bí ẹni yìí ti ń gbàdúrà bẹ́ẹ̀ ni aṣọ́nà kan yóò wá tọ pẹ́pẹ́ ló wá sọ ni yóò sọ pé wọ́n ń bèèrè yín o wọ́n ń bèèrè yín o a ò ní jẹ́ kí wọn kí ó múra sílẹ̀ fún ọ̀run a ò ní jẹ́ kí wọn kí ó gbàdúrà ní ọdún tí ó kọjá ni mo ṣàlàyé dáradára ni mo sì fi lélẹ̀ wípé a kò gbọdọ̀ dí ẹnikẹ́ni lọ́wọ́ nínú àdúrà àti pé bí a bá ti parí ìsìn a kì í tún ṣe ìpàdé mìíràn ìpàdé ìdákọ́ńkọ́ kan yálà lẹ́yìn ìjọ tàbí ní ìta a kì í ṣe ìpàdé kankan bí o bá ti gbàdúrà tán pẹ̀lú orí ọ̀fẹ́ tí ọlọ́run fún ọ pẹ̀lú iṣẹ́ ìyanu tó ṣe nínú ọkàn rẹ pẹ̀lú ìyípadà tí ó fún ọ kí o máa lọ sílé jẹ́jẹ́ kí o má ṣe jẹ́ kí ẹnikẹ́ni àbí ohunkóhun kí ó dí ọ lọ́wọ́ ẹ jẹ́ kí a wo ìyípadà ọkàn ọmọ ènìyàn jẹ́ kí a wò ó láti inú Samuel kínní kí a wò ó wípé ọlọ́run nìkan ṣoṣo ni ó lè ṣe iṣẹ́ ìyípadà nínú ọkàn ọmọ ènìyàn nínú Samuel kínní orí kẹwàá ẹsẹ̀ ìkẹsàn-án ó sì rí bẹ́ẹ̀ pé nígbà tí ó yí ẹ̀yìn rẹ̀ padà láti lọ kúrò lọ́dọ̀ Samuel ọlọ́run sì fún un ní ọkàn mìíràn gbogbo àmì wọn ni sì ṣe lé ọjọ́ náà à ń sọ nípa Saulu ó jẹ́ ẹni tí ó ga tó síngbọnlẹ̀ ó jẹ́ ẹni tí ó dàbí ẹni pé ní gbogbo Israẹli ó tayọ gbogbo wọn ṣùgbọ́n kò ní ìyípadà ọkàn ní tòótọ́ ó jẹ́ ọmọ Israẹli pàápàá ó mọ òfin gẹ́gẹ́ bí ọmọ Israẹli ẹni tí a kọ́ ni ẹni tí a tilẹ̀ lè sọ wípé ó ń ṣe ìgbọràn sí àwọn òbí rẹ̀ ṣùgbọ́n pẹ̀lú ohun rere tí a lè sọ nípa ti Saulu ó sì ń fẹ́ ìyípadà ọkàn nígbà tí ó bá Samueli pàdé Samueli pàápàá tí ó jẹ́ ẹni tí ó mọ ọlọ́run Samueli pàápàá tí ó jẹ́ ẹni tí ó ti ń bá ọlọ́run rìn fún ìgbà pípẹ́ nígbà yìí gan-an ni a rí pé bí ẹni yìí ti yí padà gbà tí wọ́n ti sọ̀rọ̀ tán bẹ́ẹ̀ ni ọlọ́run fún lí ọkàn mìíràn èyí ni a ń sọ ó ṣe é ṣe níbi tí o ti ń bọ̀ tẹ́lẹ̀ kí o ti jẹ́ ọmọlúàbí ó ṣe é ṣe níbi tí o ti ń bọ̀ tẹ́lẹ̀ kí o ti jẹ́ ẹni tí ó ní ẹ̀kọ́ díẹ̀ díẹ̀ ó ṣe é ṣe níbi tí o ti ń bọ̀ tẹ́lẹ̀ o ti ń ka bíbélì ìwọ pàápàá o ti ń bá àwọn ẹlòmíràn sọ̀rọ̀ nínú bíbélì ṣùgbọ́n nísinsìnyí o wá síhìn-ín ìmọ́lẹ̀ ìhìn rere ó tún mọ́lẹ̀ ju bẹ́ẹ̀ lọ sí ojú rẹ o rí wípé ìwà rẹ ìlépa rẹ èrò inú rẹ àwọn ìpinnu rẹ àwọn nǹkan tí ó ń jẹ ọ láti inú ọkàn rẹ àwọn ọ̀rọ̀ tí ó ń sọ láti ẹnu ó rí pé àwọn nǹkan wọ̀nyí wọ́n wá láti inú ọkàn tí kò tí ì ní ìyípadà pátápátá nítorí bẹ́ẹ̀ ó wá síwájú ọlọ́run wípé ọkàn mìíràn irú èyí tí ó fún ọ̀gbẹ́ni yìí ọkàn mìíràn irú èyí tí ó fún àwọn tí ó wà nínú bíbélì ọkàn mìíràn irú èyí tí ó fi máa ń ta àwọn ẹlòmíràn lọ́rẹ ní ayé ìsinsìnyí wá fi fún mi àdúrà tí a ní láti gbà nìyí jẹ́ kí a wo orin Dáfídì orin Dáfídì orí kọkànlé láàdọ́ta láti ẹsẹ̀ ìkeje, fi ewé ìsópù fọ̀ mí, èmi ó sì mọ́ wẹ̀ mí, èmi ó sì fún ju ẹ̀gbọ̀n òwú lọ. Mú mi gbọ́ ayọ̀ àti inú dídùn, kí àwọn egungun tí ìwọ ti rún kí ó lè máa yọ̀ pa ojú rẹ̀ mọ́ kúrò lára ẹ̀ṣẹ̀ mi, kí ìwọ kí ó sì nu gbogbo àìṣedédé mi nù kúrò, dá àyà titun sínú mi Ọlọ́run. Ọlọ́run nìkan ló lè ṣe. Dá àyà titun sínú mi Ọlọ́run, kí o sì tún ọkàn dídúró ṣinṣin ṣe sínú mi. Níhìn-ín ni a rí pé ọkùnrin yìí ó ń gbàdúrà bí Dáfídì, bí ó bá jẹ́ àwọn ẹlòmíràn lónìí, a ó rí wípé wọ́n a máa bo ẹ̀ṣẹ̀ wọn mọ́lẹ̀, nítorí àwọn gbajúmọ̀ kì í fẹ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn ní gbangba, nítorí àwọn ọ̀mọ̀wé wọn kì í fẹ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn ní gbangba, nítorí àwọn olówó, àwọn ọba, àwọn bọ̀rọ̀kìní wọn kì í fẹ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn ní gbangba, nítorí àwọn tí ó dàbí ẹni pé wọ́n jẹ́ ìgbà ojúmọ̀, wọn kì í fẹ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn ní gbangba. Ṣùgbọ́n níhìn-ín ni ẹ̀mí Ọlọ́run ni ó ń lu Dáfídì, ni ó kan àyà. Jẹ́ kí a rántí wípé ẹ̀ṣẹ̀ yìí pàápàá ó pẹ́ díẹ̀ tí ó ti dáa. Ó jẹ́ ẹ̀ṣẹ̀ àgbèrè, bí ó bá jẹ́ ẹni tó ń ka Bíbélì dáradára, ó sì ti dá ẹ̀ṣẹ̀ yìí, ó ti bò ó mọ́lẹ̀, nítorí ó ti pa ọkọ obìnrin yìí ní ogun. Àwọn ènìyàn kò sì mọ̀ pé nǹkan kan ti ṣe tàbí nǹkan kan lọ. Bí ọkùn bí Dáfídì, bí ó ti ṣe nǹkan yìí tí ó bò ó mọ́lẹ̀, ìgbà tí ó ju bí oṣù mẹ́sàn-án ni Nátánì ni ó wá bá Dáfídì. Gẹ́gẹ́ bí ọba, ó sọ̀rọ̀ fún Dáfídì, kò lo wákàtí kan tàbí wákàtí méjì, ó pa òwe kékeré kan, ó pa á fún Dáfídì. Dáfídì gẹ́gẹ́ bí ọba, gẹ́gẹ́ bí onídàájọ́, ó ṣe ìdájọ́ wípé ẹni tí ó ṣerú nǹkan bẹ́ẹ̀, báyìí ni nǹkan tó láti ṣẹlẹ̀ sí. Ni Nátánì wá sọ wípé ìwọ náà gan ni ọba, kò sì gbà á ní ìṣẹ́jú púpọ̀. Ó sọ wípé ní tòótọ́ mo ti dẹ́ṣẹ̀, ni ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Ẹlòmíràn a ní láti wàásù oṣù mẹ́ta kí ó tó yí padà, ẹlòmíràn a ní láti wàásù ọdún kan gbáko kí ó tó ronúpọ̀ àdá. Ṣùgbọ́n ọba yìí gẹ́gẹ́ bí Nátánì ti wá, tí ó sọ fún yín pé ọba ìwọ ni ẹlẹ́ṣẹ̀ náà, ìwọ ni apẹ̀yìndà náà, ìwọ ni ẹni tí ó ṣe àṣemáṣe náà tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀. Bẹ́ẹ̀ ni ó bẹ̀rẹ̀ sí ní jẹ́wọ́ gẹ́rẹ́ tí ó ti gbọ́ ìwàásù yìí tán. Kò sọ wípé mo ti jẹ́wọ́ fún Nátánì, Nátánì pàápàá ti jẹ́ kí ó yé mi, ó ti jẹ́ kí ó dá mi lójú wípé ìdáríjì wà lọ́dọ̀ Ọlọ́run, kí ó sì bẹ̀rẹ̀ ní ṣe bí ìṣe ọba kí ó máa ṣe é lọ. Bí Nátánì bí ó ti lọ tán, bẹ́ẹ̀ ni Dáfídì ló kúrò lórí oyè, bẹ́ẹ̀ ló kúrò lórí àga. Ẹlòmíràn bí ó bá dẹ́ ṣe àgbèrè, a máa dúró kí àlùfáà kí ó wá yọ òun kúrò lórí oyè, a máa dúró kí àlùfáà kí ó wá sọ wípé lọ gbàdúrà díẹ̀ náà, o lọ sọ fún Ọlọ́run ìgbàlà tó ti sọnù, lọ wá àwárí ìgbàlà náà. A máa dúró kí a sọ bẹ́ẹ̀. Nátánì ò sọ fún Dáfídì wípé kúrò lórí oyè o, àwọn tó ń tò tí wọ́n ń fẹ́ ìdájọ́ má ṣe nǹkan kan, o lọ gbàdúrà ní sọ fún ara rẹ̀. Ló mọ̀ wípé irú ipò tí òun wà kì í ṣe ipò onídàájọ́ mọ́, ó jẹ́ ipò ẹlẹ́ṣẹ̀. Ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà wo láti ẹsẹ̀ kínní, ó ní Ọlọ́run ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ rẹ, gẹ́gẹ́ bí ìrọ́nú ọ̀pọ̀ àánú rẹ nú ìré kọjá mi nù kúrò. Ó mọ̀ wípé òun ti jẹ́ ẹlẹ́ṣẹ̀. Ẹlòmíràn a máa sọ wípé bàbá ti ní ìgbàlà, a ti ní ìgbàlà títí láéláé nìyẹn, bí mo ṣe sọ fún ọ tẹ́lẹ̀. Ẹlòmíràn a máa rò pé bí a bá ti jẹ ọmọ Ọlọ́run, a ti jẹ ọmọ Ọlọ́run títí láéláé nìyẹn, wípé ìgbàlà tá a ti ní, orúkọ wa tí ó ti wà nínú ìwé yìí, wípé bí a tilẹ̀ dẹ́ṣẹ̀ ìbáṣe àgbèrè ìbáṣe olè, wípé ohun tá a lè pàdánù ni pé ó ṣeéṣe kí a pàdánù èrè wa níwájú Ọlọ́run. Ṣùgbọ́n ọmọ tí a ti jẹ́, a ó máa jẹ́ ọmọ títí láéláé. Dáfídì ọ̀rọ̀ bẹ́ẹ̀, Dáfídì sọ pé Ọlọ́run ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ rẹ, gẹ́gẹ́ bí ìrọ́nú ọ̀pọ̀ àánú rẹ nú ìré kọjá mi nù kúrò. Rántí wípé ọba ni Dáfídì, ọba tí a ń sọ nípa rẹ̀ ó kọjá adarí ẹkùn, ó kọjá adarí agbègbè, ọba tí a ń sọ nípa rẹ̀ ó kọjá àwọn àlùfáà kéékèèké tí a ń rí lónìí. Àwọn àlùfáà mìíràn wọn kò ní lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ìgbà tán bá ti rí pé wọ́n ṣubú sínú ẹ̀ṣẹ̀. Adarí mìíràn kò ní lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ níwájú Ọlọ́run kí ó gbàdúrà pẹ̀lú omijé kíkorò, kí ó sọ fún Ọlọ́run wípé òun fẹ́ ní ìyípadà ọkàn tòótọ́. Ṣùgbọ́n wo Dáfídì, ó bẹ̀rẹ̀ sí ní képe Olúwa, ó ní Ọlọ́run ṣàánú fún mi, ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ rẹ, gẹ́gẹ́ bí ìrọ́nú ọ̀pọ̀ àánú rẹ nu ìré kọjá mi nù kúrò. Ó mọ̀ wípé òun ti rí òfin Ọlọ́run kọjá, o mo wi pe o ti se ase ma se o mo wi pe o ti dese o ni we mi le awe mo kuro ninu aise dede mi ki o se we mi nu kuro ninu ese mi ko ma se fefe ninu ese ko ma so wi pe obirin yen na ni o we ni bi to da obirin na ni o fi ara sile obirin na lo on lo ko mi lese ki se ejo mi eni yi lo je bi ko so be ko ti le daruko obirin yi wo pe on lo ko on lese o san so wi pe on le lese on le lebi on ni on ni aise dede on ni ki oluwa ki o we on le awe mo kuro ninu aise dede on ki o we onu kuro ninu ese on nitori ti mo jewo ire koja mi ni igba gbogbo le ese mi sin be lewaju re iwo nikan soso ni mo se si ti mo si se buburu yi ni waju re ki a le da olare ni igba ti iwo ba nsoro ki ara re ki o le mo ni igba ti iwo ba nse idajo ki yesi ninu aise dede le agbe bi mi je ki n bere lowo re tani oba ti o le rele to bayi loni tani ijoye ti o le rele to bayi loni tani omowe awon ti o ti lo si university awon akeko ati awon oluko ni university ti o le rele to bayi we pe ninu aise dede le agbe bi mi tani awon olaju loni awon gbajumo loni ti o le rele ni waju oluwa bi ke ba se we pe ani rele bayi lati jewo ni waju oluwa a ki yo le ni igbala to to ati yi pada okan kiyesi ninu aise dede le agbe bi mi ati ninu ese ni iya mi si loyun mi kiyesi iwo fe otito ni inu ati ni ha ikoko ni iwo mu mi mo ogbon fi ewe soap for me emi o si mo oni nisinsin mo je ile ri ninu okan ninu aya ni inu mi oni we mi emi o si funju egbon owu lo mu mi gbo ayo ati inu didun ki awon egungun ti iwo ti run ki o le ma yo pa oju re mo kuro lara ese mi ki iwo ki o sinu gbogbo aise dede mi nu kuro da aya titun sinu mi olorun o so fun olorun we pe ise olorun ni yi we pe oba ko le ni yi pada fun ara re la je pe olorun fun ni yi pada wi pe ijoye omowe tabi eni to ti lo si ile iwe giga tabi eni keni tabi olowo tabi olaju kan tabi gbajumo kan ko le ni iyipada okan fun rara re bi ki ba se wi pe olorun fun ni iyipada aya wi pe iba se elesin elesin ni bi kibi o le ni iyipada fun ara re bi ki ba se wi pe olorun fun ara re o fun ni iyipada aya o ni da aya titun sinu mi olorun ki o si tun okan diduro sese sinu mi o ye ki a lo ba olorun soro o ye ki a lo gbadura o ye ki a wo oju olorun loni ki a ma se je ki ohunkohun ki o di wa lowo elomiran bi a ba ti pari isin a ma kanju lole e mo fe lo wa nje a ma kanju lole mo fe lo se ti mo fe lo se tohun gbadura so fun olorun wi pe iyipada okan yi o nfe ni toto dede duro tabi ki o kunle ki o so fun olorun ki o so fun olorun pelu edun okan pelu omije pelu okan ti a faya oni ki se aso yin ni ki e faya sugbon ki e fa okan yin ya ki e wo ju oluwa e gbogbo awon ese ti o ti fara pamo ni ikoko okan re ki o so fun olorun wi pe o fe di atunbi o fe ni iyipada atunbi ti o fun ni ni iyipada ki se atunbi ti o je eteogba ni waju oluwa atunbi ti a ri wipe oro buburu o si je lati inu okan wa erubu lati inu okan wa ise bubu lati inu okan wa irin bubu lati inu okan wa ija aso arankan odi ninu okan lati inu okan wa eyi ki se iyipada tooto o ye ki a so fun olorun wipe a n fe iyipada to gbogbo wa ni a lati gbadura gbogbo ani a lati gbadura ati omode ati agba ati eni ti o sese wa sinu ijo ati awa ti a ti n wa tele tele ma se je ki enikeni ki o di olowo gbogbo wa ni a lati gbadura ni a lati ba olorun soro wipe iyipada yi a n fe ninu okan wa iyipada okan iyipada aya eni a pe ni igbala tooto ki olorun ki o so wa di omo ki o yi ise wa pada ki o yi ohun gbogbo ti a n se pada sọ fun olorun wipe o n fe iyipada o n fe aya titun o n fe okan tuntun bi o ba gbadura olorun pelu emi re yio ba o jeri ninu okan re wipe o ti di omo olorun kunle lati gbadura tabi ki o di duro lati gbadura so fun olorun ki o si gbadura titi a o fi jeri ninu okan re wipe iyipada yi tooto opo o ti de
1: DCLM Radio. Your spiritual welfare is our concern.
2: Irere ti Joanu ori ikesan bi o si tin koja lo ori okunrin kan ti o foju lati igba ibi re wa awon eyin re si bi ilere wipe oluko ni tani dese okunrin yi tabi awon obi re ti a fi bi ile afoju Yesu dahun pe ki se nitori ti okunrin yi dese tabi awon obi re sugbon ki a le fi se Olorun han lara re emi ko le se alaise ise eni ti o ran mi nigbati ise osan orun bo wa nigbati enikan ki o le se ise niwon igbati mo wa ni aye emi ni imole aye nigbati o ti wi be tan o tuto sile o si fi tona se amo o si fi amo na pa oju afoju na o si wi fun pe lo we ninu adagun siluamu itumo yi ti je ran lo nitori na o gba ona re lo o we o si de o nriran nje awon aladugbo ati awon ti o ri nigba ati jo pe alagbe ni se wi pe eni ti o tin joko sagbe ko yi awon kan wi pe o ni awon elomiran wi pe be ko o jo ni sugbon won wi pe emi ni nitori na ni won wi fun pe nje oju re ti se la o dahun o si wi fun won pe okunrin kan ti a npe ni Jesu ni o se amo o si fi kun mi loju o si wi fun mi pe lo si adagun siluamu ki o si we emi si lo mo we mo si riran won si wi fun pe o na ada o wi pe emi ko mo won mu eni ti oju re ti fori wa sodo awon farisi nje ojo isimi lojo na nigbati Jesu se amo na ti o si la loju nitori na awon farisi pelu tun bi ilere bi o ti se riran o si wi fun won pe o fi amo le oju mi mo si we mo si riran nitori na awon kan ninu awon farisi wi pe okun yi ko ti odo Olorun wa nitori ti ko pa ojo isimi mo awon elomiran wi pe okunrin ti se lese yu ati se le se iru ise ami won yi iyapa si wa laarin won nitori na won si tun wi fun afoju na pe kini iwo wi nitori re nitori ti o la o loju o si wi pe woli ni se nitori na awon Juu ko gbagbo nitori re pe oju re ti fori ati pe o si tun riran titi won fi pe awon obi eni ti a ti la loju won si bi won lere wi pe eyi ni omo yin eni ti eyin wi pe abi ni afoju e a se ti on riran ni isisiyi awon obi re da won lohun wi pe awa mo pe omo wa ni eyi ati pe abi ni afoju sugbon bi o ti se nriran ni isisiyi awa ko mo tabi eni ti o la loju awa ko mo eni ti o gbonju ni se ebi ilere yo wi fun ara re nkan wonyi ni awon obi re so nitori ti won beru awon Juu nitori awon Juu ti fi ohun sokan pe bi enikan ba jewo pe Kristi ni se won yo kuro ninu sinagogu nitori eyi ni awon obi re fi wi pe eni ti o gbonju ni se ebi ilere nitori na won pe okunrin afoju na lekeji won si wi fun pe fi ogo fun Olorun awa mo pe elese ni okunrin yi se nitori na o dahun o si wi pe bi elese ni emi ko mo ohun kan ni mo mo pe mo ti foju ri mo riran ni isisiyi nitori na won wi fun pe kini o se si o o ti se la o loju o da won lohun wi pe emi ti so fun yin na eyin ko si gbo nitori kini eyin se nfe tun gbo eyin pelu fe se omo eyin re bi won si fe se eleya won si wi pe iwo ni omo eyin re sugbon omo eyin Mose ni awa awa mo pe Olorun ba Mose soro sugbon bi o se ti eleyi awa ko mo ibi ti o gbe ti wa okunrin na dahun o si wi fun won pe ohun iyanu sa ni eyi pe eyin ko mo ibi ti o gbe ti wa sugbon ohun sa ti lami loju awa mo pe Olorun ki gbo ti elese sugbon bi enikan ba se olufokan si si Olorun ti o ba si nse ife re oni gbo ti re lati igba ti aye ti se a ko ti gbo pe enikan laju eni ti a bi ni afoju ri iba se pe okunrin yi ko ti odo Olorun wa ki ba ti le se ohunkohun won si dahun wi fun pe ninu ese ni abi iwo patapata iwo si nko wa bi won si ti sode Jesu gbo pe won ti ti sode nigba ti o si ri o wi pe iwo gba omo Olorun gbo bi ohun si dahun wi pe ta ni Oluwa ki emi ki o le gba gbo Jesu wi fun pe iwo ti ri ohun na si ni eni ti o n ba o soro yi o si wi pe Oluwa mo gbagbo o si wole fun Jesu si wi pe nitori idajo ni mo se wa si aye yi ki awon ti ko riran le riran ati ki awon ti o riran le di afoju ninu awon farisi ti o wa lodo re gbo nkan wonyi won si wi fun pe awa pelu foju bi Jesu wi fun won pe iba se pe eyin foju eyin ki ba ti ni ese sugbon ni isisiyi eyin wi pe awa riran nitori na ese eyin wa sibe Irere ti Joanu ori ikewa looto looto ni mo wi fun yin eni ti ko ba gba enu ona wo enu agbo aguntan sugbon ti o ba gba ibomiran gun oke o na ni o le ati olosa sugbon eni ti o ba ba ti enu ona wole o na ni se olusu aguntan o ni oludena silekun fun awon aguntan si gbo ohun re o si pe awon aguntan ti re ni oruko o si se amona won jade nigba ti o si mu awon aguntan ti re jade o siwaju won awon aguntan si n to leyin nitori ti won mo ohun re won ko je to alejo leyin sugbon won a ma sa lodo re nitori ti won ko mo ohun alejo owo yi ni Jesu pa fun won sugbon oye ohun ti nkan won ni je ti o so fun won ko ye won nitori na Jesu to wi fun won pe looto ni mo wi fun yin emi ni le pa awon aguntan o le ati olosha ni gbogbo awon ti o ti wa siwaju mi sugbon awon aguntan ko gbo ti won emi ni lekun bi enikan ba ba odo mi wole o ni a o gbala yo wole yo si jade yo si ri koriko o le ki wa bi ko se lati jale ati lati pa ati lati parun emi wa ki won le ni iye ani ki won le ni lopolopo emi ni olusu aguntan rere fi emi re lele nitori awon aguntan sugbon alagbase ti ki se olusu aguntan eni ti awon aguntan ki se tire o ri ikoko nbo o si fi awon aguntan sile o si sa lo ikoko si mu awon aguntan o si fun won kaakiri alagbase sa lo nitori ti se alagbase ko si na ni awon aguntan emi ni olusu aguntan rere mo si mo awon temi si mo mi gege bi baba ti mo mi ti emi si mo baba mo si fi emi mi lele nitori awon aguntan emi si ni awon aguntan miran ti ki se ti agbo yi awon ni emi ko le se alai mu wa pelu won si gbo ohun mi won si je agbo kan olusu aguntan kan nitori na ni baba mi se feran mi nitori ti mo fi emi mi lele ti emi ki o le tun gba enikan ko gba lowo mi sugbon mo fi lele fun ara mi mo ni agbara lati fi lele mo si ni agbara lati tun gba ase yi ni mo ti gba lati odo baba mi wa nitori na iyapa tun wa laarin awon ju nitori oro won yi opo ninu won si wipe o ni emi esu ori re si baje e se ti eyin gboro re awon miran wipe won yi ki se oro eni ti o ni emi esu le la oju awon afoju bi o si je ajo odun iyasi mimo ni Jerusalemu igba otutu ni Jesu si rin ni tempili ni iloro Solomoni nitori na awon ju wa duro yi ka won si wi fun pe ewo ti mu wa se ye meji peto bi iwo ni se Kristi na wi fun wa gbangba Jesu da won lohun wipe emi ti wi fun yin eyin ko si gbagbo ise ti emi nse le oruko baba mi awon ni njeri mi sugbon eyin ko gbagbo nitori eyin ko si ninu awon aguntan mi gege bi mo ti wi fun yin awon aguntan mi n gbo ohun mi emi si mo won won a si ma to mi leyin emi si fun won ni iya ni pekun won ki o si segbe lailai ko si si eni ti o le ja won kuro ni owo mi baba mi eni ti o fi won fun mi po ju gbogbo won lo ko si si eni ti o le ja won kuro ni owo baba mi okan ni emi ati baba mi ja si awon ju si tun he okuta lati so lu Jesu da won lohun pe opolopo ise rere ni mo fi han yin lati odo baba mi wa nitori ewo ninu ise won ni eyin se so mi ni okuta awon ju si da lohun wipe awa ko so ni okuta nitori ise rere ati nitori iwo ti se eniyan fi ara re se olorun Jesu da won lohun pe a ko ati ko ninu ofin yin pe mo ti wipe olorun ni eyin se bi o ba pe won ni olorun awon eni ti a fi oro olorun fun a ko si le ba iwe mimo je eyin a n wi ni ti eni ti baba ya si mimo ti o si ran si aye pe iwo n soro odi nitori ti mo wipe omo olorun ni mi bi emi ko ba se ise baba mi e ma se gba mi gbo sugbon bi emi ba se won bi eyin ko ti le gba mi gbo e gba ise na gbo ki eyin ki o le mo ki o si le ye eyin pe baba wa ninu mi emi si wa ninu re won si tun wo ona lati mu o si bo lowo won o si tun koja lo si apa keji Jordani sibi ti Johanu ti kon baptist si nibe ni o si joko awon eniyan pipo si wa sodo re won si wi pe Johanu ko se ise ami kan sugbon otito ni ohun gbogbo ti Johanu so nipa ti okunrin yi awon eniyan pipo nibe si gba gbo.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Eje ki agbadura. Olorun alaanu, adupe wepe etun pa wa mara loni. Adupe wepe ani anfani lati wa siwaju yin, lati ko oro Olorun. Lati ko eko ti o le mu wa gbe igbesi aye wa gege bi oro yin adupe fun anfani yi e gba pe ati yin wa loruko Jesu bi ati wa loni anbe yin wo pe ki e ton imole si oro yin ki itumo oro yin ki o le ye wa ki emi Olorun ki o le je ki nkan wonyi ki o ye wa to be ge ti o fi ma se awon ti o to ni waju yin e la wa loye kese ko wa ni eko ihirere bi ati wa loni adupe wope ti gbo loruko Jesu Kristi Oluwa wa loni ante siwaju ninu eko wa ninu epistle ti Paul apostle si awon ara Kolose ni ose ti o koja ati bere eko yi ni ori keta atika ati ti ko eko lori ese ikini si ese ikerin loni anwo ese ikarun si ese ikeje je kin ka si o leti bi iwo na bi o tin foju ba lo ninu bibeli re Kolose ori keta lati ese ikarun de ese ikeje nitori na e ma pa eya ara yin tin beli aye run agbere iwa eri ife kufe ife buburu ati oju kokoro ti se iborisha nitori ohun ti ibinu olorun fi nbo wa sori awon omo alaigboran ninu eyi ti eyin pelu ti rin nigba kan ri nigba ti eyin wa ninu nkan wonyi ese ikarun si ese ikeje ti atijoka yi ni afe ki eko wa ki o duro le lori loni bi ati so ni ese ikarun oni nitori na e ma pa eya ara yin tin beli aye run eyi ni a fi pe akori eko yi ni iku eda atijoni eda atijoni iku eda atijoni ki awon ese wonyi ki o le ye wa e je ki a tun ran ara wa leti ohun ti a ti ko ninu ese ikini si ese ikerin o ni nje bi ati ji yin dide pelu Kristi e ma saferi awon nkan ti nbe loke nibi ti Kristi gbe wa ti o joko le owo otun olorun nihin ni Paul apostle nipa imisi emi olorun ni o ti ran wa leti o ni nje bi ati ji yin dide pelu Kristi mo so ni ose ti o koja wi pe bi a ba wo ede ti a lo ni Griki ni ti a fi ko bibeli ni ibere pepe o nso wi pe nigba ti a mo wi pe ati ji yin dide pelu Kristi e je wi pe ati darapo pelu Kristi ati faramo Kristi ninu ijiya re ninu ikanmo agbelebo re ati ninu iku re ati pelu ninu ajinde re o ni nigba ti a ti ni iriri ohun ti o sele si Jesu Kristi nigba ti a ti to ebun orun wo nigba ti a ti fun wa ni iriri igbala nipa wipe ati gba okan wa la ati dariji wa ati di eda otun eni ti a so wipe ajidide pelu Kristi o je eda otun bibeli wipe bi enikeni ba ninu Kristi o di eda titun ati jidide pelu Kristi o ni nitori na ki a ma saferi awon nkan ti nbe loke nibi ti Kristi gbe wa le owo otun olorun o wa so ni ese ikeje wipe ki e ma ronu awon nkan ti nbe loke mo so ni ose ti o koja wipe gba ti o ni ki a ma saferi ki a ma lepa ki a ma fe awon nkan ti nbe loke bawo la se le saferi bawo la se le lepa awon nkan ti nbe loke e je wipe ki a ma ronu lori awon nkan ti nbe loke baba wa ti nbe le orun o je eni ti nbe loke Jesu Kristi ololufe okan wa olugbala wa ki a ma ronu nipa Jesu Kristi ti nbe loke nigba gbogbo emi olorun ti olorun fin kun awon omo ehin Jesu Kristi ti ati gbala ti ati so di mimo o ni ki a ma se aferi ki a si ma ronu awon nkan wonyi ti nbe loke ki se be nikan ile wa ti nbe loke awon ere ti a ti pese fun awon asegun ti nbe loke o ni ki a ma ronu awon nkan ti nbe loke ki a ma ronu wipe Jesu to de ki a ma ronu wipe Jesu Kristi n pada bo ki a ma ronu wipe a o pa wa larada ki a ma ronu wipe a o gba wa soke pelu awon ayanfe ki a ma ronu ile ogo ki a ma ronu awon ere ti olorun pese sile fun wa ki a ma ronu awon nkan ti nbe loke ki se nkan ti nbe le aye o wa so wipe nitori eyin ti ku e je wipe ati ku si ese ati ku pelu Jesu Kristi ati faramo Jesu ninu iku ati ninu ajinde re o wa so wipe a fi iye wa pamo pelu Kristi ninu olorun e je wipe asumo olorun to bege to je wipe ati fi wa pamo ati fi iye wa pamo ninu kristi pelu kristi ninu olorun o wa so pe nigba ti kristi eni tin se iye wa yo farahan nigba na le eyin pelu o farahan pelu re ninu ogo awon ese merin wonyi ti ati ko ni ose ti o koja won so nipa wese ikini awon kan tin be loke ese ikeji nkan tin be loke ese iketa kristi ninu olorun eyi ni na loke lorun ese ikerin eti o fa on pelu re ninu ogo awon nkan wonyi ni o je ki o ye wa wipe bi ati duro bi eniyan ba duro ki a se apejuwe gege bi eniyan eleran ara bi a ba duro a o kori si oke ese wa yo wa nile o wa nso pe bi ati kori si oke ki oju wa ki o wa loke ki okan wa ki o wa loke ki ilepa wa ki o je mo awon nkan to wa loke ati we pe atelese wa nikan ti a fi n tele bi abawo iye ti atelese wa ko ninu gbogbo ara wa a o ri wipe atelese wa o je kekere ninu gbogbo ara wa o ni bi a tin fi atelese tele ki a je ki o je pe iwon ba atelese yi le a fi n tele ki a fi owo den gbere ki a fi mu nkan ti o wa ninu aye ki o je wipe bi a ba ti fun ipe bi olori angeli ba ti fun ipe ti Jesu Kristi ti fahan wipe ko si ohun ko ohun ti o le mu wa wa ninu aye yi lai je alabapin ninu ipalarada awon eniyan mimo o wa so fun wepe bi a ba fe nipin ninu awon nkan wonyi bi a ba fe je eni ti o farahan pelu Kristi ninu ogo nigba ti Kristi yo farahan oni ani se nkankan ani oju se kan lati se oni ani pa eya ara wa run eyi ti nbe le aye lati ese ikarun mo ro pe o ye ko ye wa ju be lo nisinsiyi o nso fun a wi pe iro wa ife wa ilepa wa ohun ta nsaferi o ye ko je nkan to wa loke oni bi a o ba se yi ti a o si mu inu olorun dun oni ani lati se nkan kan si awon eya ara wa ti nbe le aye nitori na e ma pa eya ara yin run ti nbe le aye ki a se apejuwe ki oro yi ki o le ye wa dara dara bi a ba ti mo agbe ti a si mo ise ti agbe nse ti oye ise agbe ti o si ye wa dara dara a o ri wipe bi agbe ki o to gbin nkan bi o ba ti de oko a koko pa gbogbo awon koriko ti o wa ninu igbo ti o wa lori ile yo pa won run ki lo de o n se be ki o ba le gbin awon eso dara dara ki o ba le je wipe awon nkan to fe gbin ko ni si awon nkan to ti wu lori ile yi tele tele ti yo le di lowo a ri wipe bi okunrin yi ti o je agbe bi o ba ti ge gbogbo koriko ti o ti fa won tuti gbongbo ti gbongbo a ko won si apa kan a jo won nina gba to ba ti jo won nina a wa se gbogbo nkan to ye ko se lori ile yi a si be sini gbin boya oka boya ewa boya iresi boya gbagoda boya isu onkan to ba fe gbin gege bi eso eyi ti a le je senu yo gbin won sile nje bi a ba ti gbin nkan yi se agbe a wa kawo gbera ko ni de oko mo a so wipe ohun ti gbin awon ewebe ohun ti gbin awon irugbin nitori be ko si se mo bi a ba mo ise agbe daradara a o ri wipe lojojumo ni agbe yo ma pada de oko yi bi agbe ti n lo kaakiri a to ba ri awon epo a to ma fa won tu bi o ba ri awon nkan miran to fe jeyo tori wipe o le di idagbasoke oka tabi irugbin re lowo a ma fa won tu ki lo n se o n pa awon nkan wonyi run ti o le di awon irugbin re ti o le di won lowo je ki a mu wa si iwa ti wa gege bi onigbagbo ki a to mo Jesu okan wa o dabi ile ile ti a ko ro ile to je wipe opolopo orisirisi nkan lo n hu nibe agbere hu jade iwa omuti hu jade iwa ole hu jade iwa eri hu jade ija nko aso ka ma nodi ka so wipe a ni enikan ti a o ni ki ifekufe nko ati opolopo nkan miran bi oju kokoro bi iborisa awon nkan wonyi lo n hu jade ojo ti a ba Jesu pade ojo yi ni a se bi agbe tin se ni a bere si ni mu ada oro olorun ida oro olorun ni a nke gbogbo nkan won yi kuro ni a ronu pada ni a fa awon jo se apa kan ni a bebe we pe ki ina emi mimo ki o wa jo awon nkan won yi bi a tin ronu pada.

ó ní a ní ojúṣe kan láti ṣe. Ẹ máa pa ẹ̀yà ara yín tí ń bẹ̀lé ayé, ẹ máa pa wọ́n run. Èyí ni a fi fẹ́ wo nǹkan méje pàtàkì nínú ẹ̀kọ́ tí a ń kọ́ lónìí. Ìkíní, ara àti ẹ̀yà ara ẹ̀yà rẹ̀. Ara àti àwọn ẹ̀yà rẹ̀. Bí a bá ka nǹkan wọ̀nyí, nítorí náà, ẹ máa pa ẹ̀yà ara yín tí ń bẹ lé ayé run. Ẹni tí kò bá ní ẹ̀kọ́ ìhìnrere, tí kò mọ ohun tí a ń sọ níhìn-ín, a máa ṣe ní kàyéfì wípé èwo la tún rí kà nínú Bíbélì. Nǹkan tí àwa tí a mọ̀ sí ẹ̀yà ara ni apá, ẹsẹ̀, etí, ẹnu, imú, àwọn gbogbo ẹ̀yà ara. Báwo ni a ṣe wá ń sọ fún wa nígbà náà wípé kí a máa pa ẹ̀yà ara tí ń bẹ lé ayé run? Jẹ́ kí n kọ́kọ́ sọ nǹkan kan fún ọ. Bí ènìyàn kò bá ní ẹ̀mí Ọlọ́run, kò lè mọ ìtumọ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Nítorí wípé a kọ ọ̀rọ̀ Ọlọ́run láti ọwọ́ ẹ̀mí Ọlọ́run, láti ìmísí ẹ̀mí Ọlọ́run. Èyí ni ó fi jẹ́ ohun ìṣìnà kí a gbé Bíbélì lọ bá àwọn tí kò lóye ìhìnrere. Bí ẹnìkan bá ka èyí, ó lè rò wípé nǹkan tí Ọlọ́run sọ fún wa ni pé kí a máa gé apá wa sọnù, kí a máa gé ẹsẹ̀ wa sọnù. Rárá, kì í ṣe bẹ́ẹ̀. Ohun tí Ọlọ́run sọ fún wa níhìn-ín, ó ń fi ara, gbà tó sọ wípé ara, ó ń fi wé gbòǹgbò ẹ̀ṣẹ̀, ó ń fi wé ìtàkùn ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé wa, ó ń fi wé ọkùnrin tí inú nì tí kò tí ì bá Jésù Kristì pàdé, ó ń fi wé èyí irúgbìn ẹ̀ṣẹ̀ tí ó wà nínú ọkàn olúkúlùkù. Àwọn ẹ̀yà ara tí ó sì ń sọ ni àwọn nǹkan tí ó ń jẹyọ, àwọn ẹ̀ka igi tó ń jẹyọ láti gbòǹgbò ẹ̀ṣẹ̀. Èyí ni ó ń pè ní ẹ̀yà ara yín tí ń bẹ̀lé ayé. Ó sì ṣe àlàyé fún wa, ó sọ wípé àwọn ẹ̀yà ara tí a ń tọ́ka sí ni àgbèrè, ìwà èérí, ìfẹ́kúfẹ̀ẹ́, ìfẹ́ búburú, ojú kòkòrò tí í ṣe ìbọ̀rìṣà. Jẹ́ kí a wo Rómù orí kẹjọ ẹsẹ̀ ìkẹtàlá. Ṣí Bíbélì rẹ kíákíá. Rómù orí kẹjọ ẹsẹ̀ ìkẹtàlá. Nítorí bí ẹ̀yin bá wà ní ti ara, ẹ̀yin ó kú, ṣùgbọ́n nípa ẹ̀mí, bí ẹ̀yin bá ń pa ìṣe ti ara run, ẹ̀yin ó yè. Ohun kan náà ni ẹ̀mí Ọlọ́run tún tọ́ka sí níhìn-ín, wípé bí a bá wà nípa ẹni ti ara, èyí jẹ́ wípé ẹni tí kò ní ẹ̀mí Ọlọ́run, ẹni tí kò tí ì ní ìyípadà ọkàn, bí a bá jẹ́ irú ènìyàn bẹ́ẹ̀, wípé a ó kú, kì í ṣe ikú ti ara ló ń sọ. Ó ń sọ nípa ikú ti ẹ̀mí, wípé a ó yà wá ya Ọlọ́run, a ó kú. Wípé ṣùgbọ́n bí a bá ń pa àwọn ìṣe ti ara, bí a bá ń pa àwọn àgbèrè, bí a bá ń pa àwọn ìwà èérí, ìfẹ́kúfẹ̀ẹ́, ìfẹ́ búburú, ojú kòkòrò, bí a bá ń pa wọ́n run, tí a ò jẹ́ kí wọn kí ó tún gbérí ní ìgbésí ayé wa, wípé yíyè ni a ó yè. Jẹ́ kí a wo Galatia orí karùn-ún láti ẹsẹ̀ ìkọkànlélógún. Galatia orí karùn-ún láti ẹsẹ̀ ìkọkànlélógún. Ìkọkàndínlógún, ṣe gáfárà fún mi. Ǹjẹ́ àwọn iṣẹ́ ti ara farahàn tí ṣe wọ̀nyí: panṣágà, àgbèrè, ìwà èérí, wọbìà, ìbọ̀rìṣà, òṣó, ìríra, ìjà, ìlara, ìbínú, asọ̀, ìṣọ̀tẹ̀, àdámọ̀, àránkan, ìpànìyàn, ìmọtípara, ìrédè òru, àti irú wọn ni àwọn ohun tí mo ń wí fún yín tẹ́lẹ̀. Gẹ́gẹ́ bí mo ti wí fún yín tẹ́lẹ̀ rí pé àwọn tí ń ṣe nǹkan báwọn ni kì yóò jogún ìjọba Ọlọ́run. Àwọn ọ̀rọ̀ tí a kà wọ̀nyí láti gbé Kólósè orí kẹta ẹsẹ̀ karùn-ún lẹ́sẹ̀, àwọn ni ó jẹ́ kí ó yé wa èdè tí Bíbélì lò nígbà tí ó pe àwọn nǹkan wọ̀nyí ní ẹ̀yà ara wa tí ń bẹ̀lé ayé, tí ó sì ń sọ fún wa wípé kí a máa pa wọ́n run. Yẹ kí a tún padà sí Kólósè.

Thank you.

ìrere ti Jòhánù orí ìkọkànlá. Ará ọkùnrin kan sì ṣe aláìdá Lásàrù ará Bẹ́tánì tí í ṣe ìlú Màríà àti Màtá arábìnrin rẹ̀. Màríà náà ni ẹni tí ó fi òróró ìkunra kun Olúwa tí ó sì fi irun orí rẹ̀ nú ẹsẹ̀ rẹ̀ nù. Arákùnrin rẹ̀ ni Lásàrù iṣẹ́ ara ẹni tí kò dá. Nítorí náà àwọn arábìnrin rẹ̀ ránṣẹ́ sí i wípé, Olúwa, wò ó, ara ẹni tí ìwọ fẹ́ràn kò dá. Nígbà tí Jésù sì gbọ́, ó wípé àìsàn yìí kì í ṣe sí ikú ṣùgbọ́n fún ògo Ọlọ́run, kí a lè yan ọmọ Ọlọ́run lógo nípasẹ̀ rẹ̀. Jésù sì fẹ́ràn Màtá àti arábìnrin rẹ̀ àti Lásàrù. Nítorí náà nígbà tí ó ti gbọ́ pé ara rẹ̀ kò dá, ó gbé ijọ́ méjì sí níbì kan náà tí ó gbé wà. Ǹjẹ́ lẹ́yìn èyí ni ó wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé, ẹ jẹ́ kí a tún padà lọ sí Jùdíà. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì wí fún un pé, Rábì, ńlọ́lọ́ yìí lé àwọn Júù ń wá ọ̀nà àti sọ ọ́ ní òkúta, ìwọ́ sì ń tún padà lọ síbẹ̀. Jésù dáhùn pé, wákàtí méjìlá kí n bẹ nínú ọ̀sán kan, bí ẹnìkan bá rìn ní ọ̀sán kì yóò kọsẹ̀ nítorí tí ó rí ìmọ́lẹ̀ ayé yìí, ṣùgbọ́n bí ẹnìkan bá rìn ní òru yóò kọsẹ̀ nítorí tí kò sí ìmọ́lẹ̀ nínú rẹ̀. Nǹkan wọ̀nyí ni ó sọ, ẹ̀yìn èyí ni ó sì wí fún wọn pé, Lásàrù ọ̀rẹ́ wa sùn, ṣùgbọ́n èmi ń lọ kí èmi kí ó lè jí dìde nínú ọrùn rẹ̀. Nítorí náà àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wí fún pé, Olúwa, bí ó bá ṣe pé ó sùn yóò sàn. Ṣùgbọ́n Jésù ń sọ ti ikú rẹ̀, ṣùgbọ́n wọ́n rò pé ó ń sọ ti orun sísùn. Nígbà náà ni Jésù wí fún wọn gbangba pé, Lásàrù kú, èmi sì yọ̀ nítorí yín tí èmi kò sí níbẹ̀ kí ẹ lè gbàgbọ́, ṣùgbọ́n ẹ jẹ́ kí a lọ sọ́dọ̀ rẹ̀. Nítorí náà Tómásì, ẹni tí a ń pè ní Dídímù, wí fún àwọn ọmọ ẹ̀yìn ẹgbẹ́ rẹ̀ pé, ẹ jẹ́ kí àwa náà lọ kí a lè bá a kú pẹ̀lú. Nítorí náà nígbà tí Jésù dé, ó rí i pé a ti tẹ́ ẹ sínú ibojì ní ijọ́ mẹ́rin náà. Ǹjẹ́ Bẹ́tánì súnmọ́ Jerúsálẹ́mù tó fúlọ́ǹgì 15? Ọ̀pọ̀ nínú àwọn Júù sì wá sọ́dọ̀ Màtá àti Màríà láti tù wọ́n nínú nítorí ti arákùnrin wọn. Nítorí náà nígbà tí Màtá gbọ́ pé Jésù ń bọ̀ wá, ó jáde lọ ìpàdé rẹ̀, ṣùgbọ́n Màríà jókòó nínú ilé. Nígbà náà ni Màtá wí fún Jésù pé, Olúwa, ìbá ṣe pé ìwọ ti wà níhìn-ín, arákùnrin mi kì bá ti kú. Ṣùgbọ́n ní ìsinsìnyí náà, mo mọ̀ pé ohunkóhun tí ìwọ bá béèrè lọ́wọ́ Ọlọ́run, Ọlọ́run yóò fi fún ọ. Jésù wí fún un pé, arákùnrin rẹ̀ yóò jíǹde. Màtá wí fún un pé, mo mọ̀ pé yóò jíǹde ní àjíǹde nígbẹ̀yìn ọjọ́. Jésù wí fún un pé, èmi ni àjíǹde àti ìyè, ẹni tí ó bá gbà mí gbọ́ bí ó tilẹ̀ kú yóò yè. Ẹnikẹ́ni tí ó ń bẹ láàyè tí ó sì gbà mí gbọ́ kì yóò kú láéláé. Ìwọ gba èyí gbọ́? Ó wí fún un pé, bẹ́ẹ̀ ni Olúwa, èmi gbàgbọ́ pé ìwọ ni Kristi náà, ọmọ Ọlọ́run, ẹni tí ń bọ̀ wá ayé. Nígbà tí ó sì ti wí èyí tán, ó lọ, ó sì pe Màríà arábìnrin rẹ̀ sẹ́yìn wípé, Olùkọ́ ni dé, ó sì ń pè ọ́. Nígbà tí ó gbọ́, ó dìde lọ́gán, ó sì wá sọ́dọ̀ rẹ̀. Jésù kò sáà tí wọ ìlú, ṣùgbọ́n ó wà níbì kan náà tí Màtá pàdé rẹ̀. Nítorí náà àwọn Júù tí ó wà lọ́dọ̀ rẹ̀ nínú ilé, tí wọ́n ń tù nínú, nígbà tí wọ́n rí tí Màríà dìde kankan tí ó sì jáde, wọ́n tẹ̀lé, wọ́n ṣe bí ó ń lọ sí ibojì lọ ìsọkún níbẹ̀. Nígbà tí Màríà sì débi tí Jésù gbé wà tí ó sì rí, ó wúlẹ̀ lẹ́bàá ẹsẹ̀ rẹ̀, ó wí fún un pé, Olúwa, ìbá ṣe pé ìwọ ti wà níhìn-ín, arákùnrin mi kò bá má kú. Ǹjẹ́ nígbà tí Jésù rí tí ó ń sọkún àti àwọn Júù tí ó bá wá ń sọkún pẹ̀lú rẹ̀, ó kérora ní ọkàn rẹ̀, inú rẹ̀ sì bàjẹ́, ó sì wí pé, níbo ni ẹ̀yin gbé tẹ́ ẹ sí? Wọ́n sì wí fún un pé, Olúwa, wá wò ó. Jésù sọkún. Nítorí náà àwọn Júù wí pé, ṣàwò bí ó ti fẹ́ràn rẹ̀ tó. Àwọn kan nínú wọn sì wí pé, ọkùnrin yìí, ẹni tí ó la ojú afọ́jú, kò lè ṣe kí ọkùnrin yìí má kú bí. Nígbà náà ni Jésù tún kérora nínú ara rẹ̀, ó wá sí ibojì, ó sì jẹ ihò, a sì gbé òkúta lé ẹnu rẹ̀. Jésù wí pé, ẹ gbé òkúta náà kúrò. Màtá, arábìnrin ẹni tí ó kú náà wí fún un pé, Olúwa, ó ti ń rùn ní ìsinsìnyí, nítorí pé ó di ijọ́ mẹ́rin tí ó ti kú. Jésù wí fún un pé, èmi kò ti wí fún ọ pé, bí ìwọ bá gbàgbọ́, ìwọ ó rí ògo Ọlọ́run. Nígbà náà ni wọ́n gbé òkúta náà kúrò níbi tí a gbé tẹ òkú náà sí. Jésù sì gbé ojú rẹ̀ sókè, ó sì wí pé, Bàbá, mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí tí ìwọ gbọ́ ti èmi. Èmi sì ti mọ̀ pé ìwọ a máa gbọ́ ti èmi nígbà gbogbo, ṣùgbọ́n nítorí ìjọ ènìyàn tí ó dúró yìí ni mo ṣe wí, kí wọn kí ó lè gbàgbọ́ pé ìwọ ni ó rán mi. Nígbà tí ó sì ti wí bẹ́ẹ̀ tán, ó kígbe ní ohùn rara pé, Lásàrù, jáde wá. Ẹni tí ó kú náà sì jáde wá, tí a fi aṣọ òkú dì tọwọ́ tẹsẹ̀, a sì fi gèlè dì í lójú. Jésù wí fún wọn pé, ẹ tú, ẹ sì jẹ́ kí ó máa lọ. Nítorí náà ni ọ̀pọ̀ àwọn Júù tí ó wá sọ́dọ̀ Màríà, tí wọ́n rí ohun tí Jésù ṣe, wọ́n gbà á gbọ́. Ṣùgbọ́n àwọn ẹlòmíràn nínú wọn tu àwọn Farisi lọ, wọ́n sì sọ fún wọn ohun tí Jésù ṣe. Nígbà náà ni àwọn olórí àlùfáà àti àwọn Farisi pe ìgbìmọ̀ jọ, wọ́n sì wí pé, kí ni àwa ń ṣe? Nítorí ọkùnrin yìí ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì. Bí àwa bá jọ̀wọ́ rẹ̀ bẹ́ẹ̀, gbogbo ènìyàn ni yóò gbà á gbọ́, àwọn ará Rómù yóò sì wá gba ilẹ̀ àti orílẹ̀-èdè wa pẹ̀lú. Ṣùgbọ́n Káyáfà, ọ̀kan nínú wọn, ẹni tí í ṣe olórí àlùfáà ní ọdún náà, ó wí fún wọn pé, ẹ̀yin kò mọ ohunkóhun rárá. Bẹ́ẹ̀ ni ẹ kò sì ronú pé ó ṣàǹfààní fún wa kí ènìyàn kan kú fún àwọn ènìyàn, kí gbogbo orílẹ̀-èdè kí ó má baà ṣègbé. Kì í ṣe fún ara rẹ̀ ni ó sọ èyí,
ṣùgbọ́n bí ó ti dé olórí àlùfáà ní ọdún náà, ó sọ tẹ́lẹ̀ pé Jésù yóò kú fún orílẹ̀-èdè náà, kìí sì ṣe kìkì fún orílẹ̀-èdè náà nìkan, ṣùgbọ́n pẹ̀lú kí ó lè kó àwọn ọmọ Ọlọ́run tí a ti fọ́n káàkiri jọ ní ọ̀kan ṣoṣo. Nítorí náà, láti ọjọ́ náà lọ ni wọ́n ti jọ gbìmọ̀pọ̀ láti pa á. Nítorí náà, Jésù kò rìn ní gbangba láàrin àwọn Júù mọ́, ṣùgbọ́n ó ti ibẹ̀ lọ sí ìgbèríko kan tí ó súnmọ́ aginjù sí ìlú ńlá tí a ń pè ní Éfraimù. Níbẹ̀ ni ó sì wà pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Àjọ ìrékọjá àwọn Júù sì súnmọ́ etílé, ọ̀pọ̀lọpọ̀ láti ìgbèríko wá sí gòkè lọ sí Jerusalemu ṣíwájú ìrékọjá láti ya ara wọn sí mímọ́. Nígbà náà ni wọ́n ń wá Jésù, wọ́n sì ń bá ara wọn sọ bí wọ́n ti dúró ní tẹ́ḿpìlì wípé ẹ̀yin ti rò ó sí pé kì yóò wá sí àjọ. Ǹjẹ́ àwọn olórí àlùfáà àti àwọn farisi ti pàṣẹ pé bí ẹnìkan bá mọ ibi tí ó gbé wà, kí ó fi hàn kí wọn kí ó lè mú un.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ìrere ti Jòhánù, orí ìkejìlá. Nítorí náà, nígbà tí àjọ ìre kọjá ku ijọ́ mẹ́fà, Jésù wá sí Bẹ́tánì níbi tí Lásàrù wà, ẹni tí ó ti kú, tí Jésù jídìde kúrò nínú òkú. Wọ́n sì ṣe àsè alẹ́ fún un níbẹ̀. Màtá sì ń ṣe ìránṣẹ́, ṣùgbọ́n Lásàrù jẹ́ ọ̀kan nínú àwọn tí ó jókòó níbi tábìlì pẹ̀lú rẹ̀. Nígbà náà ni Màríà mú òróró ìkunra nádì òṣùwọ̀n lítrà kan, aláìlábùlà, olówó iyebíye. Ó sì ń fikun Jésù ní ẹsẹ̀, ó sì ń fi irun orí rẹ̀ nu ẹsẹ̀ rẹ̀ nù. Ilé sì kún fún òórùn ìkunra náà. Nígbà náà ni ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, Júdásì Ìskáríótù, ọmọ Símónì, ẹni tí yóò fi hàn wípé èyí ṣe tí a kò ta òróró ìkunra yìí ní 300 owó idẹ kí a sì fi fún àwọn tálákà. Ṣùgbọ́n ó wí èyí kìí ṣe nítorí tí ó ná ní àwọn tálákà, ṣùgbọ́n nítorí tí ṣe olè, òun ni ó sì ní àpò, a sì máa gbé ohun tí a fi sínú rẹ̀. Nígbà náà ni Jésù wípé ẹ jọwọ́ rẹ̀, ó ṣe é sílẹ̀ di ọjọ́ ìsìnkú mi. Nígbà gbogbo ni ẹ̀yin ṣàní tálákà pẹ̀lú yín, ṣùgbọ́n èmi ni ẹ kò ní nígbà gbogbo. Nítorí náà, ìjọ ènìyàn nínú àwọn Júù ni ó mọ̀ pé ó wà níbẹ̀, wọ́n sì wá kìí ṣe nítorí Jésù nìkan, ṣùgbọ́n kí wọ́n lè rí Lásàrù pẹ̀lú ẹni tí ó ti jídìde kúrò nínú òkú. Ṣùgbọ́n àwọn olórí àlùfáà gbìmọ̀ kí wọ́n lè pa Lásàrù pẹ̀lú, nítorí pé nípasẹ̀ rẹ̀ ni ọ̀pọ̀ nínú àwọn Júù jáde lọ, wọ́n sì gba Jésù gbọ́. Ní ìjọ kejì, nígbà tí ọ̀pọ̀ ènìyàn tí ó wá sí àjọ gbọ́ pé Jésù ń bọ̀ wá sí Jerusalemu, wọ́n mú ìmọ̀ ọ̀pẹ, wọ́n sì jáde lọ ìpàdé rẹ̀, wọ́n sì ń kígbe pé Hosanna, olùbùkún ni ẹni tí ń bọ̀ wá ní orúkọ Olúwa, ọba Israẹli. Nígbà tí Jésù sì rí ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ kan, ó gùn ún gẹ́gẹ́ bí àtìkọ̀ wípé má bẹ̀rù ọmọbìnrin Sioni, wò ó ọba rẹ̀ ń bọ̀ wá, ó jókòó lórí ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́. Nǹkan wọ̀nyí kò tètè yí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ṣùgbọ́n nígbà tí a ṣe Jésù lógo, nígbà náà ni wọ́n rántí pé akọ̀wé nǹkan wọ̀nyí ní tirẹ̀, àti pé òun ni wọ́n ṣe nǹkan wọ̀nyí sí. Nítorí náà, ìjọ ènìyàn tí ó wà lọ́dọ̀ rẹ̀ nígbà tí ó pe Lásàrù jáde nínú ibojì rẹ̀ tí ó sì jí ìdìde kúrò nínú òkú, wọ́n jẹ́rìí. Nítorí èyí ni ìjọ ènìyàn sì ṣe lọ ìpàdé rẹ̀, nítorí tí wọ́n gbọ́ pé ó ti ṣe iṣẹ́ àmì yìí. Nítorí náà, àwọn Farisi wí fún ara wọn pé ẹ kíyèsí bí ẹ kò ti lè borí ní ohunkóhun. Ẹ wo bí gbogbo ayé ti ń wọ̀tọ́. Àwọn ilé nìkan sì wà nínú àwọn tí ó gòkè wá láti sìn nígbà àjọ. Àwọn wọ̀nyí ni ó tọ Filipi wá, ẹni tí í ṣe ará Bethsaida ti Galilee. Wọ́n sì ń béèrè lọ́wọ́ rẹ̀ wípé alàgbà, àwa ń fẹ́ rí Jésù. Filipi wá, ó sì sọ fún Andrew. Andrew àti Filipi wá, wọ́n sì sọ fún Jésù. Jésù sì dá wọn lóhùn wípé wákàtí náà dé tí a ó ṣe ọmọ ènìyàn lógo. Lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, bí kò ṣe pé wúrẹ́ àlìkámà bá bọ́ sí ilẹ̀ tí ó bá sì kú, ó wà òun nìkan. Ṣùgbọ́n bí ó bá kú, a sì so ọ̀pọ̀lọpọ̀ èso. Ẹni tí ó bá fẹ́ ẹ̀mí rẹ̀ yóò sọ nù. Ẹni tí ó bá sì kórìíra ẹ̀mí rẹ̀ ní ayé yìí ni yóò sì pa á mọ́ títí fi di èyí àìnípẹ̀kun. Bí ẹnikẹ́ni bá ń sìn mí, kí ó máa tọ̀ mí lẹ́yìn, àti níbi tí èmi bá wà, níbẹ̀ ni ìránṣẹ́ mi yóò wà pẹ̀lú. Bí ẹnikẹ́ni bá ń sìn mí, òun ni Bàbá yóò bu ọlá fún. Ní ìsinsìnyí ni a ń pọn ọkàn mi lójú. Kí ni èmi ó sì wí? Bàbá, gbà mí kúrò nínú wákàtí yìí, ṣùgbọ́n nítorí èyí ni mo ṣe wá sí wákàtí yìí. Bàbá, ṣe orúkọ rẹ lógo. Nítorí náà, ohun kan ti ọ̀run wá wípé èmi ti ṣe é lógo ná, èmi ó sì tún ṣe é lógo. Nítorí náà, ìjọ ènìyàn tí ó dúró níbẹ̀ tí wọ́n sì gbọ́ wípé àrá sán, àwọn ẹlòmíràn wípé áńgẹ́lì kan ni ó ń bá a sọ̀rọ̀. Jésù sì dáhùn wípé kìí ṣe nítorí èmi ni ohun yìí ṣe wá, bí kò ṣe nítorí yín. Ní ìsinsìnyí ni ìdájọ́ ayé yìí dé, ní ìsinsìnyí ni a ó lé aládé ayé yìí jáde. Àti èmi, bí a bá gbé mi sókè kúrò ní ayé, èmi ó fa gbogbo ènìyàn sọ́dọ̀ ara mi. Ṣùgbọ́n ó wí èyí, ó ń ṣàpẹẹrẹ irú ikú tí òun ó kú. Nítorí náà, àwọn ìjọ ènìyàn dá a lóhùn wípé àwa gbọ́ nínú òfin pé Kristi wà títí láéláé. Ìwọ ṣe wípé a kò lè ṣàì má gbé ọmọ ènìyàn sókè, ta ní ṣe ọmọ ènìyàn yìí? Nígbà náà ni Jésù wí fún wọn pé nígbà díẹ̀ sí ni ìmọ́lẹ̀ wà láàrin yín, ẹ máa rìn nígbà tí ẹ̀yin ní ìmọ́lẹ̀, tí òkùnkùn má ṣe bàlẹ̀ yín. Ẹni tí ó bá sì ń rìn ní òkùnkùn kò mọ ibi tí òun gbé ń lọ. Nígbà tí ẹ̀yin ní ìmọ́lẹ̀, ẹ gba ìmọ́lẹ̀ gbọ́ kí ẹ lè jẹ ọmọ ìmọ́lẹ̀. Nǹkan wọ̀nyí ni Jésù sọ, ó sì jáde lọ, ó fi ara rẹ̀ pamọ́ fún wọn. Ṣùgbọ́n bí ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì tó báyìí ní ojú wọn, wọn kò gbà á gbọ́ kí ọ̀rọ̀ wòlíì Àìsáyà lè ṣẹ, èyí tí ó sọ pé Olúwa, ta ni ó gba ìwàásù wa gbọ́, àti ta ni a sì fi apá Olúwa hàn fún? Nítorí èyí ni wọn kò fi lè gbàgbọ́, nítorí Àìsáyà sì tún sọ pé ó ti fọ́ wọn lójú, ó sì ti sé àyà wọn le, kí wọ́n má bàa fi ojú wọn rí, kí wọ́n má bàa fi ọkàn wọn mọ̀, kí wọ́n má bàa yí padà, kí èmi má bàa mú wọn láradá. Nǹkan wọ̀nyí ni Àìsáyà wí, nítorí ó ti rí ògo rẹ̀, ó sì sọ̀rọ̀ rẹ̀. Síbẹ̀, ọ̀pọ̀ nínú àwọn olórí gbà á gbọ́ pẹ̀lú, ṣùgbọ́n nítorí àwọn Farisi, wọn kò jẹ́wọ́ rẹ̀ kí a má bàa yọ wọn kúrò nínú sinagogu, nítorí wọ́n fẹ́ ẹ̀yin ènìyàn ju ẹ̀yin ti Ọlọ́run lọ. Jésù sì kígbe, ó sì wí pé ẹni tí ó bá gbà mí gbọ́, èmi kọ́ ni ó gbàgbọ́, ṣùgbọ́n ẹni tí ó rán mi. Ẹni tí ó bá sì rí mi, ó rí ẹni tí ó rán mi. Èmi ni ìmọ́lẹ̀ tí ó wá sí ayé, kí ẹnikẹ́ni tí ó bá gbà mí gbọ́, kí ó má ṣe wà ní òkùnkùn. bi enikeni ba si gbo oro mi ti ko si pa won mo emi ki yo se idajo re nitori ti emi ko wa lati se idajo aye bi ko se lati gba aye la eni ti o ba ko mi ti ko si gba oro mi o ni enikan tin se idajo re oro ti mo ti so o na ni yo se idajo re nigbeyin ojo nitori emi ko da oro so fun ara mi sugbon baba ti o ran mi oni o ti fun mi ni ase ohun ti emi o so ati eyi ti emi o wi emi si mo pe iye ani pekun ni ofin re nitori na o won ni ti mo ba wi gege bi baba ti so fun mi be ni mo wi in rere ti joanu ori iketala nje ki ajo ire koja ki o to de nigbati jesu mo pe wakati re ditan ti ohun ti aye yi kuro lo sodo baba fife ti o fe awon tire ti o wa ni aye o fe won titi de opin bi won si tin je onje ale ti esu ti fi si okan judas iscariotu omo simoni lati fi han ti jesu si ti mo pe baba ti fi ohun gogo le ohun lowo ati pe lodo olorun ni ohun ti wa ohun si n lo sodo olorun o dide ni idi onje ale o si fi agbada re lile ni apa kan nigbati o si mu gele o di ara re ni amure leyin na o bu omi sinu awo koto kan o si bere si ma wese awon omo eyin re o si n fi gele ti o fi di amure nu won nigba na ni o de odo simoni peteru ohun si wi fun pe oluwa iwo n we mi ni ese jesu dan o si wi fun pe ohun ti emi n se iwo ko mo ni isinsiyi sugbon yo yi o nikeyin peteru wi fun pe iwo ki yo we mi ni ese lai jesu da lohun pe bi emi ko ba we o iwo ko ni ipin lodo mi simoni peteru wi fun pe oluwa ki se ese mi nikan sugbon ati owo ati ori mi pelu jesu wi fun pe eni ti a ti we ko tun fe ju ki a san ese re sugbon o mo nibi gbogbo eyin si mo sugbon ki se gbogbo yin nitori ti o meni ti yo fi ohun han nitori na ni o se wi pe ki se gbogbo yin ni o mo nitori na leyin ti o we ese won tan ti o si mu agbada re ti o tun joko o wi fun won pe eyin mo ohun ti mo se si yin eyin n pe mi ni oluko ni ati oluwa eyin wi rere bee ni mo je nje bi emi ti se oluwa ati oluko ni yin ba we ese yin o to ki eyin pelu si ma we ese ara yin nitori mo ti fi apere fun yin ki eyin ki o le ma se gege bi mo ti se si yin looto looto ni mo wi fun yin omo odo ko tobi ju oluwa re lo bee ni eni ti aran ko tobi ju eni ti o ran lo bi eyin ba mo nkan wonyi alabukun fun ni yin bi eyin ba n se won ki se ti gbogbo yin ni mo n so emi mo awon ti mo yan sugbon ki iwe mimo ki o le se eni ti n ba mi jeun po si gbe gigise re si mi lati isinsiyi lo mo so fun yin ki o to de pe nigba ti o ba de ki eyin ki o le gbagbo pe emi ni looto looto ni mo wi fun yin eni ti o ba gba enikeni ti mo ran o gba mi eni ti o ba si gba mi o gba eni ti o ran mi nigba ti jesu ti we nkan wonyi tan okan re daru ninu re o si jeri o si wi pe looto looto ni mo wi fun yin pe okan ninu yin yo fi mi han awon omo eyin re n wo ara won loju won siye meji ti eni ti o wi nje enikan rogun si aya jesu okan ninu awon omo eyin re eni ti jesu feran nitori na ni simoni peteru sapere si o si wi fun pe wi fun wa ti eni ti o n so eni ti o rogun ni aya jesu wi fun pe oluwa ta ni se nitori na jesu dan pe o na ni eni ti mo ba fi okele fun nigba ti mo ba fi run nigba ti o si fi run tan o fi fun judas iscariotu omo simoni leyin okele na ni satani wo inu re lo nitori na jesu wi fun pe ohun ti iwo n se ni yara se kankan ko si si enikan nibi tabili ti o mo idi ohun ti o se so eyi fun nitori awon miran ninu won ro pe nitori judas ni o ni apo ni jesu fi wi fun pe ra nkan won ni ti a ko le se alaini fun ajo na tabi ki o le fi nkan fun awon talaka nigba ti o si ti gba okele na tan o jade loju kan na oru si ni nitori na nigba ti o jade lo tan jesu wi pe ni isisiyi ni a yin omo eniyan logo a si yin olorun logo ninu re bi a ba yin olorun logo ninu re olorun yio si yin logo ninu ohun tikara re yio si yin logo ni isisiyi eyin omode nigba die si ni emi wa pelu yin eyin o wa mi ati gege bi mo ti wi fun awon juu pe nibi ti emi gbe nlo eyin ki o le wa bee ni mo si wi fun yin ni isisiyi ofin titun kan ni mo fi fun yin ki eyin ki o fe omo nikeji yin gege bi emi ti feran yin ki eyin ki o si le feran omo nikeji yin nipa eyi ni gbogbo eniyan yio fi mo pe omo eyin mi ni eyin se nigba ti eyin ba ni ife si omo nikeji yin simoni peteru wi fun pe oluwa nibo ni iwo n lo jesu da lohun pe nibi ti emi n lo iwo ki yio le to mi ni isisiyi sugbon iwo yio to mi nikeyin peteru wi fun pe oluwa ese ti emi ko fi le to ni isisiyi emi o fi emi mi lele nitori re jesu da lohun wi pe iwo wa fi emi re lile nitori mi looto looto ni mo wi fun o akuko ki yio ko ki iwo ki o to se mi nigba meta
0: This CLM Radio. Your spiritual welfare is our concern.
1: Rere ti Joanu ori ikerinla e ma se je ki okan yin daru e gba Olorun gbo e gba mi gbo pelu inu ile baba mi opopolopo ibugbe ni o wa iba ma se be emi iba ti so fun yin nitori emi nlo ipese aye sile fun yin bi mo ba si lo ipese aye sile fun yin emi o tun pada wa emi o si mu yin lo sodo emi ti kara mi pe ni bi ti emi gbe wa ke yin le wa nibe pelu eyin si mo ibi ti emi gbe nlo e si mo ona na to ma si wi fun pe oluwa a ko mo ibi ti o gbe nlo a wa ti se mo ona na yesu wi fun pe emi le ona ati otito ati iye ko si enikeni ti o le wa sodo baba bi ko se nipase emi iba se pe eyin ti mo mi eyin iba ti mo baba mi pelu lati sisin yi lo eyin mo e si ti ri Filipi wi fun pe oluwa fi baba na han wa o si to fun wa yesu wi fun pe bi akoko ti mo ba yin gbe ti pe to yi iwo ko si ti mo mi sibe Filipi eni ti o ba ti ri mi o ti ri baba iwo ati se wi pe fi baba han wa iwo ko wa gbagbo pe emi wa ninu baba ati pe baba wa ninu mi oro ti emi so fun yin emi ko da so sugbon baba ti n gbe inu mi o ni se ise re e gba mi gbo pe emi wa ninu baba baba si wa ninu mi bi ko se be e gba mi gbo nitori awon ise na papa looto looto ni mo wi fun yin eni ti o ba gba mi gbo ise ti emi se ni ona yo se pelu ise ti o tobi ju won yi lo ni yo si se nitori ti emi nlo sodo baba ohun ko nti eyin ba si bere li oruko mi o na ni emi o se ki a le yin baba logo ninu omo bi eyin ba bere ohun ko ni oruko mi emi o se bi eyin ba feran mi e o pa ofin mi mo emi o si bere lowo baba ohun o si fun yin ni olutunu miran ki o le ma ba yin gbe titi lai lai ani emi otito ni eni ti araye ko le gba nitori ti ko ri be ni ko si mo sugbon eyin mo nitori ti o n ba yin gbe yo si wa ninu yin emi ki o fi yin sile ni alai ni baba emi o to yin wa nigba die si aye ki o si ri mi mo sugbon eyin o ri mi nitori ti emi wa laye eyin o wa laye pelu bi ojo na ni eyin o mo pe emi wa ninu baba mi ati eyin ninu mi ati emi ninu yin eni ti o ba ni ofin mi ti o ba si n pa won mo o ni eni ti o feran mi eni ti o ba si feran mi a o feran re lati odo baba mi wa emi o si feran re emi o si fi ara mi han fun Judas wi fun pe ki se Iscariotu oluwa e ati se ti wo fi ara re han fun awa ti ki o si se fun araye yesu dan o si wi fun pe bi enikan ba feran mi yo pa oro mi mo baba mi yo si feran re awa o si to wa a o si se bugbe wa pelu re eni ti ko feran mi ni ko pa oro mi mo oro ti eyin n gbo ki si se ti emi sugbon ti baba ti o ran mi nkan wonyi ni emi ti so fun yin nigba ti mo n ba yin gbe sugbon olutunu na emi mimo eni ti baba yo ran ni oruko mi oni yo ko yin ni ohun gbogbo yo si ran yin leti ohun gbogbo ti mo ti so fun yin alaafia ni mo fi sile fun yin alaafia mi ni mo fi fun yin ki se gege bi aye ti fi fun ni ni emi fi fun yin e ma se je ki okan yin daru e ma si je ki o warire eyin sa ti gbo bi mo ti wi fun yin pe emi nlo emi o si to yin wa iba se pe eyin feran mi eyin iba yo nitori emi nlo sodo baba nitori baba mi to bi ju mi lo emi si ti so fun yin nisisin yi ki o to se pe nigba ti o ba se ki e le gbagbo emi ki o ba yin soro pupo nitori alade aye yi wa ko si ni nkan kan lodo mi sugbon nitori ki aye le mo pe emi feran baba gege bi baba si ti fi ase fun mi be ni emi nse e dide e je ki a lo kuro ni yi
2: e je ki a gbadura baba wa ti nbe le orun a dupe lowo yin nitori wipe a tun pejo loni niwaju yin e ti se wa ni eni ibukun e ti fi opolopo ibukun da wa lola ore ofe yin anu yin agbara yin itanshan imole yin rere gbogbo nkan won yin ni o ti farahan ni igbese aye wa nitori anu yin lori wa ati nitori ife yin fun okan wa ti e ko fe ki a segbe e je ki a mo ona igbala e je ki a mo ona iye adupe baba e gba pe ati yin wa loruko jesu adupe fun opolopo ibukun ti e ti da wa le wa lori adupe fun awon opolopo ti e se ni igbese aye wa ki a to ni ipade ti ago ajo ati lati igba naa ni ibukun yin ni o ti n san lori wa e gba ope ati yin wa adupe wo pe e je ki a mo ona igbala adupe wo pe e se wa ni olori ire lati le gbadura agba yori si igbala adupe fun iyipada okan adupe fun idani loju orun rere adupe wo pe bi e ba fi aye yi sile ni gbo se wo pe a o ri yin a o se wa pelu yin adupe fun awon o ti e ti nje ki o ye wa ninu oro olorun egba pe ati yin wa ni oruko jesu adupe fun ipejopo wa loni adupe pe e ti ba wa bere adupe fun awon ti an gbo gege bi eri gege bi awon ise iyanu ti en se adupe egba pe ati yin wa loni a nbebe wi pe e o la wa loju e o ko wa yo si le ye wa dara dara be o ti pa awon ibukun yi mo ni igbese aye wa adupe wi pe e ti gbo adura wa a nfe ifarahan yin ju be lo laarin wa ni oruko Jesu Christ Oluwa wa adupe lowo Olorun fun awon eri ti an gbo adupe fun awon ise iyanu ti iyipada okan ise iyanu ti idani loju igbala Olorun ni igbese aye wa ise iyanu isodi mimo ise iyanu ifi agbara emi mo kuni ise iyanu iwosan ati idande ati itunisile kuro ninu tubo esu adupe fun ipese Olorun fun awon eri ti an gbo awon eri ti o nto wa leti lati ekun kokan ati lati opolopo ibi ti a ti se ipago ni osu kejila odun ti o koja ani okan ope ati iyin si Olorun fun awon nkan ti o nse ati awon nkan ti a gbagbo wi pe yo ma tesiwaju lati se ni igbesi aye wa loni ohun ti o dara fun wa lati gbe yewo ninu oro Olorun o ni bi a o se pa awon ibukun wonyi mo ninu okan wa ninu aye wa ni idile wa ati ninu ijo o ye ki a le wo inu iwe mimo ki a le ri ona ki a fi pa ibukun Olorun mo eyi ni a fi n ba wa soro loni lori akori yi eni ibukun eni ibukun eyi je okunrin tabi obinrin omode tabi agba lokunrin lobinrin bi a se le ni ibukun Olorun ati bi awon ibukun wonyi ti o fi le ba wa kale eyi je pe ki o le je ajemonu fun wa ki o le je ibukun ti a ni loni ti o se wa titi pelu wa titi a fi ri Jesu loju koju ohun to se ni laanu ni wo pe opolopo ni o ma ni ibukun Olorun o sese bi a ba ni ipago yala ni asiko keresimesi tabi ni akoko igba miran ti a ni ipago sugbon bi won ti ni awon ibukun wonyi be ni won so won nu nigba ti ago ba pari sugbon ohun ti o je edun wa ohun ti o si kan wa gbogbon ni wo pe o ye ki a le so fun ara wa ninu iwe mimo bi a se le ni ibukun Olorun ti ibukun Olorun yi yo si ma tele wa ni ojo wa gbogbo ninu bibeli ni a ti ri opolopo

bẹ́ẹ̀ kí wọn kí ó gbàdúrà, kí wọn kí ó gbà àwẹ̀, ohunkóhun tó wù kí wọn kí ó ṣe tàbí kí wọn kí ó lè ṣe, wípé kò sí ìyípadà àyànmọ́ tí ó wà ní ìgbésí ayé wọn. Níhìn-ín ni Ọlọ́run ti já irú àwọn bẹ́ẹ̀ ní koro, ni ó ti dá wọn lẹ́bi, ni ó ti pè wọ́n ní òpòrọ́ àti ẹlẹ́kọ̀ọ́ èké. Ó ní òun pe ọ̀run láti jẹ́rìí wípé kò sí àyànmọ́ ibi fẹ́nikẹ́ni, wípé òun ti fún wọn ní iyè àti àlàáfíà àti ikú. Ó ní òun pe gbogbo ilẹ̀, kìí ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà nìkan, ó ní òun pe gbogbo ilẹ̀, gbogbo àgbáyé, òun pe wọ́n jẹ́rìí wípé òun kìí yan ibi fún ẹnikẹ́ni, wípé bí ibi àìsàn àìní bá wà fún ẹnikẹ́ni, ó jẹ́ wípé irú ẹni bẹ́ẹ̀ kò mọ ọ̀nà ìtúsílẹ̀, kò mọ ọ̀nà ìgbàlà, kò mọ ọ̀nà bí a ó ti yan ìyè àti ire. Ó ní nítorí bẹ́ẹ̀ kí ayé sọ pé Ọlọ́run ni ó fún wa ní ibi, ni ó yan ibi fún wa ní ìgbésí ayé wa. Ó ní nítorí náà ẹni tí ó lè dáyàn ni ẹnì kọ̀ọ̀kan wa yan ìyè, kí ìwọ kí ó lè yè, ìwọ àti irú ọmọ rẹ. Ó tún wá tẹ̀síwájú nínú ẹsẹ̀ ogún, ó ní kí ìwọ kí ó lè máa fẹ́ Olúwa Ọlọ́run rẹ, àti kí ìwọ kí ó lè máa gba ohùn rẹ̀ gbọ́, àti kí ìwọ kí ó lè máa fara mọ́ ọ, nítorí pé òun ni ìyè rẹ. Níhìn ni a ń sọ fún wa nípa ẹni ìgbàlà, níhìn ni a ń sọ fún wa ọ̀nà ìgbàlà. Ó jẹ́ kí ó yé wa, ó ní bí a bá fẹ́ ní àlàáfíà, ó ní ọwọ́ wa ló wà, bí a bá fẹ́ ní ìyè, ọwọ́ wa ló wà, bí a bá fẹ́ ní ìgbé ayé àlàáfíà àti ọjọ́ gígùn, ó ní ọwọ́ wa ló wà. Ó ní nítorí bẹ́ẹ̀ ó ní kí ìwọ kí ó fẹ́ Olúwa Ọlọ́run rẹ. A sì mọ̀ wípé kò ṣeé ṣe fún ẹ̀dá láti fẹ́ Olúwa Ọlọ́run bí kì í bá ṣe wípé a kọ́kọ́ mọ ìfẹ́ Ọlọ́run ní ìgbésí ayé wa. Nítorí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́, tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni, wípé ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ kì yóò kú, ṣùgbọ́n yíyè ni yóò yè, wípé irú ẹni bẹ́ẹ̀ kì yóò ṣègbé. Nítorí bẹ́ẹ̀ bí o bá mọ ìfẹ́ Ọlọ́run, ó jẹ́ mọ̀ nígbà tí Ọlọ́run bá ń dá wa lẹ́bi ẹ̀ṣẹ̀ wa, ìfẹ́ Ọlọ́run ni. Nítorí pé àwọn ẹlòmíràn ni Ọlọ́run fi sílẹ̀ fún iyì ríra láti máa ṣe ohun tí kò tọ́, kílé tí ó fún ọ sílẹ̀ fún iyì ríra, nítorí pé nígbà tí ó kìlọ̀, nígbà tí ó nawọ́ àánú sí wọn, nígbà tí ó ń pè wọ́n sí abẹ́ ààbò, nígbà tí ó ń pè wọ́n sí ìgbàlà, wọn kò náání. Ṣùgbọ́n àwa ni Ọlọ́run ṣe lórí ire tó ta wa lólobó, àwa ni Ọlọ́run ṣe lórí ire tí ó ń sọ fún wa wípé ọ̀nà ẹ̀ṣẹ̀ kò dára, àwa ni Ọlọ́run ṣe lórí ire tí ó jẹ́ wípé ó dá wa lẹ́bi ẹ̀ṣẹ̀ wa. Bí Ọlọ́run ti ń dá wa lẹ́bi ẹ̀ṣẹ̀ wa, bẹ́ẹ̀ ni ọkàn wa ń gbọgbẹ́, bẹ́ẹ̀ ni a ń sátọ Ọlọ́run lọ, bẹ́ẹ̀ ni a ń sọ fún Ọlọ́run wípé a kò fẹ́ ṣègbé. Ìfẹ́ Ọlọ́run ni. Bí kì í bá ṣe pé ìfẹ́ Ọlọ́run, báwo la ṣe mọ bí a ti gbàdúrà, báwo la ṣe mọ bí a ti tọrọ ìdáríjì, báwo la ṣe mọ bí a ti ń sọ fún Ọlọ́run wípé kí ó ṣàánú fún wa, báwo ni a ṣe gba ẹbọ Jésù Kristì lórí igi àgbélébò, báwo la ṣe gbà á gbọ́? Ìfẹ́ Ọlọ́run ni. Bí a sì ti gbà á gbọ́, bí a ti jẹ́ kí ìfẹ́ Ọlọ́run yìí kí ó fẹsẹ̀ múlẹ̀ ní ìgbésí ayé wa, ó wá ń sọ fún wa wípé ìgbà tí òun ti kọ́kọ́ fẹ́ wa, ìgbà tí òun ti dáríyì wa nítorí ìfẹ́ rẹ̀, ìgbà tí ó ti gba ọkàn wa là nítorí ìfẹ́ rẹ̀, ó ní nísinsìnyí kí àwa kí ó fẹ́ Olúwa Ọlọ́run wa. Ìkejì, ó ní kí ẹ lè gba ohùn rẹ̀ gbọ́. Àwọn ẹlòmíràn òye òye wọn, bí a bá ń sọ nípa kí a gba ohùn rẹ̀ gbọ́, wọ́n máa ń rò wípé ìgbàgbọ́ nìkan ni a ń sọ nípa rẹ̀. Láti òní lọ, jẹ́ kí ó yé ọ wípé ìgbàgbọ́ àti ìgbọràn wọ́n jẹ́ ìbejì tí ó jáde láti inú ìyá kan náà. Bí a bá ti rí táyé ni a ó máa rí kẹ́hìndé, bí a bá ti rí ìgbàgbọ́ ni a ó máa rí ìgbọràn. Ó yẹ kí ó yé wa wípé ìgbà tí ó ń sọ wípé kí ìwọ kí ó lè gba ohùn Ọlọ́run rẹ gbọ́, ó ń sọ fún wa wípé bí a bá gba Ọlọ́run gbọ́, a láti gbọ́ràn sí i lẹ́nu. Bí a bá gba Ọlọ́run gbọ́, a láti rìn gẹ́gẹ́ bí ìlànà tí ó fi sílẹ̀ fún wa. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí ó yé ọ láti òní lọ wípé ìgbàgbọ́ àti ìgbọràn wọn kì í fira wọn sílẹ̀. Àwọn tí ó bá ní àìgbàgbọ́, àwọn ni a máa ń rí kó máa ń ṣe àìgbọràn sí Ọlọ́run. Àwọn tí ó bá ń gbọ́ràn sí Ọlọ́run, àwọn wọ̀nyí ni ó gba Ọlọ́run gbọ́. Wọ́n gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, wọ́n gba ìlérí Ọlọ́run gbọ́, wọ́n gba ìdájọ́ Ọlọ́run gbọ́,
won gba gbogbo ti Olorun so ninu iwe mimo won gba gbo awon inu ma gboran se Olorun lenu o wa nso ni iketa wi pe ki iwo ki o le faramo wi pe ki a faramo Olorun ki a joko ti Olorun se eyi ni so yi o nitori wi pe mimo le Olorun aimo ko le faramo Olorun eni pipe le Olorun aipe ko le faramo Olorun eni ti o funfun gbo lai si okunkun ni Olorun okunkun ko le faramo Olorun nitori be bi a ba so nipa wi pe ki iwo ki o faramo o nso fun a wi pe bi a ba fe faramo Olorun o nkan lo ma pin ni niya o nkan lo ma ya ni nipa ti Olorun o ni ese a ko gbodo gba ese aimo alebu ni igbese aye wa bi okunkun bi o ti ba tin wo igbese aye enikeni iru eni be ko le faramo Olorun nitori be o ye ki a lakaka o ye ki a gbadura o ye ki a se ohun gbogbo ti Olorun be lowo wa ki a ri wo pe ise okunkun irubo ti a ko fese mule ninu oro Olorun irubo ti o pa ebo Jesu Christi ti o pa ti sapa kan ti o tun wa irubo miran iru eni to ba nse be o nto ise okunkun leyin iru eni be ko le faramo Olorun bi a ba si fe ki ibokun ki o wa ni igbese aye wa bi a ba fe yan iye ni toto ti a si fe yan ibokun ni toto o so pe ki a fe oluwa Olorun wa ki a gba ohun re gbo ki a si gboran si ati pe ki a faramo oni nitori pe oni iye re ati gigun ojo re mo ro pe o ye oni sisin yi pe bi a ba nfe emi gigun bi a ba nfe alaafia bi a ba nfe ibukun o ye ki a faramo Olorun ki iwo ki o le ma gbe inu ile na ti Oluwa ti bura fun awon baba re fun Abrahamu ati fun Isaki ati fun Jakobu lati fun lati fi fun won ye ki a wo Deuteronomy yi kan na lati ori kejidinlogbon Deuteronomy lati ori kejidinlogbon ese ikini yo si se bi iwo ba farabalẹ gbo ohun Oluwa Olorun re lati ma kiyesi ati se ase re gbogbo ti mo pa fun ole oni nje Oluwa Olorun re yo gbe oga ju gbogbo orile ede aye lo gbogbo ibukun won yi yo se se sori re yo se ba o bi iwo ba feti si ohun Oluwa Olorun re ibukun ni fun oni ilu ibukun ni fun ole oko ye ki a duro nibe o nso fun wa wi pe Olorun je olubukun o si ma nfe lati bukun awon omo ti re o wa nso fun wa wi pe o wa lowo wa bi a o ba gboran bi a o ba feti si awon amuye awon ti Olorun bere lowo wa wi pe bi a ba se won pe o daju pe ibukun yo je ti wa awon elomiran won ki feti si oro Olorun won ki farabalẹ wo ni ese kini o ni yo si se bi iwo ba farabalẹ gbo ohun Oluwa Olorun re awon elomiran won ma kanju popo bi aban wasu won ma kanju bi aba lo si ikeko bibeli won ma kanju bi o ba si je wo pe awa ni aya ojo oni fun ise iyanu ati akoko isoji won ma kanju won ma so wi pe nigba wo ni won gbadura fun wa nigba wo ni won gbe gbo wole awon alaisan nigba ni won so wi pe ki awon arun ati awon aisan ati awon alebo gbogbo to wa ni gbese aye wa wi pe ko pora ki se adura ni akoko bi a ba n gbadura sugbon ti a ko feti si oro Olorun iru adura be ki je itewogba ni waju Olorun ye ki a wo iwe iwe mo se n pada bo ni iwe Deuteronomy sugbon mo fe fi ohun kan han o ni iwe owe ori kejidinlogbon ese ikesan iwe owe ori kejidinlogbon ese ikesan eni ti o mu eti re kuro lati gbo ofin
ani adura re papa yo di irira ari opolopo ilesin ti o ma nro we pe adura nikan ni ona si ibokun o sese akobirin jo awa afe gbadura lai se atunse o sese e to je wi pe o ngbe bibeli losan o ngbe ebo ninu okunkun loru awa afe gbadura o sese awon ti o je wi pe won ma nfe fi saamu ba ti elomiran je gege bi ero ti won ati gege bi ise ti won awon na wa won fe gbadura o sese awon ti o ti ronu po ada awon ti o ti ipo ese sile won o fe gboro olorun won ma so wi pe awon sa nfe ibukun olorun nitori pe osu kini odun la wa yi nitori be bi a ba fe ki won ki o wa sinu ijo ki a sa ma gbadura fun won ki a ma gba awe fun won ki a ma je ki won ki o ri oluso agutan ki o le ma gbadura fun won ki gbogbo isoro igbesi aye won ki o le pora ni soro oni bi a ba fara bale lati gbo ohun oluwa olorun wa olorun ki se iranse wa ti o je wi pe ki a kan ma ran nise e lo mu iwosan wa fun mi nbe yen lo mu owo ati asiki lo mu wa fun mi bi to fi pamọ si lo mu awon dukia aye yi so mo pe mo ni ebi to gboro ati awon omo to po enu to njeun lori tabili mi won po nitori be lo mu ipese wa fun mi olorun ki se iranse wa bi a ba nfe ibukun lati odo olorun ani lati koko peti sile ke a parabale lati gbo ohun olorun wa nitori be ni o fi so fun o si ye wa o ni eni ti o mu eti re kuro lati gbo ofin adura iru eni be papa yo di irira nisisin je ke a pada si Deuteronomy ori kejidinlogbon ese kini yo si se bi iwo ba farabale gbo ohun oluwa olorun re awon elomiran bi won ba n korin egbe won ki kanju awon elomiran bi a ba duro lati gbadura iba ase ogbon iseju won ki kanju sugbon bi a ba ti si bibeli gba ti a ba tin wa so fun iseju marun fun bi ogun iseju won ma fa serale won ma dide won ma na won ma se bi eni pe ah nigba oni iwa si ma pari eleyi na de ti n poju a oni ka bibeli tan lojo kan a ki lo de e bibeli bibeli sa abeni eyi ni ni a fi le ri ibukun lati odo olorun nitori pe o ti so fun wa ki a to wa si waju re oni bi a ba ti n bo ni waju olorun oni ki a setan ki a mura sile lati fara bale gbo ofin oluwa olorun wa oni bi a ba se ti n gbo ki a mura sile lati kiyesi ati lati ma se ase re gbogbo ti o pa fun wa le oni ki se die ninu awon ase re ki se pupo ninu awon ase re gbogbo ti o pa fun wa awon elomiran ma wa sarin wa se gafara fun mi iredi ti mo fi so awon kan woyi ni we pe mo fe ki ibukun olorun ki o ma san ni igbesi aye wa ninu odun yi mo fe ki ibukun olorun ki o po yanturu ni igbesi aye wa ni odun yi mo si gba olorun gbo wi pe bi a ba se ojuse ti wa yo ri be ni oruko jesu ibukun ti iwosan ni ibukun ti ipese ni ibukun lona gbogbo ninu ebi ibukun fun ara wa ibukun fun awon ore wa ibukun fun awon idile wa ibukun ni irin ajo ibukun ni ile ibukun lode ibukun ni bi ise wa ibukun ni bi oja wa ibukun lori awon omo wa mo gba olorun gbo wipe bi a ba se ojuse wa ibukun olorun yo wa fun wa lopolopo ninu odun yi loruko jesu sugbon ki o tori be yìí ni a fi ń sọ wípé ó yẹ kí a fetí sí ìfẹ́ ọlọ́run kí a fetí sí ọ̀rọ̀ ọlọ́run ó ní kí a máa ṣe àṣẹ rẹ̀ gbogbo ẹlòmíràn tí ó bá dé àárín wa bí a bá ń sọ fún wípé arákùnrin bí o bá sọ wípé o jẹ́ ẹni ìgbàlà èé ṣe tí ó fi jẹ́ wípé o tún jẹ́ akóbìnrin jọ ani má ka òfin sí mi lẹ́sẹ̀ má kọ́ mi lófin ohun tí mo mọ̀ ni pé aláàánú lọ lọ́run bẹ́ẹ̀ ni aláàánú lọ lọ́run ṣùgbọ́n ó jẹ́ ẹni mímọ́ aláàánú lọ lọ́run ṣùgbọ́n ó ní àṣẹ ó ní òfin ó sì ní ọ̀rọ̀ tí ó ń fẹ́ kí a tẹ̀lé bí o bá sọ fún ẹlòmíràn wípé arábìnrin ariwo pé ẹ ti ń wá fún ìgbà díẹ̀ a sì rí wípé ó dàbí ẹni wípé ẹ ń jẹ́rìí pé ẹ ti di ẹni gbà á ní bẹ́ẹ̀ ni a ní mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run
lati igba ti mo ti denu ijoye wo pe olorun o fi mi sile bi mo tin kunle bayi be l'olorun se fun mi bi mo tin be be l'olorun da mi lohun ati wi pe awon nkan miran ti wa to se leri fun mi to je pe mo gbagbo wi pe yo mu won se bo so pe ah adupe lowo olorun o e ma tesi waju osugbon ewo le tun kokora yi eh teti torun to wo ti gbogbo e e fe fi oruka si ero si ese papa ewo le tun kokora eyi chain lorun eyi ti bilete eyi ti bi nimu ni gbogbo e ani ah mi o wa fun yin e ti mo wa fun ni ibukun olorun be ni arabirin ibukun olorun wa sugbon ibukun olorun wa fun awon ti won pa gbogbo ase re mo bi a ba nfe ibukun olorun o ye ki a feti sile o ye ki a farabale ki a ma so fun olorun wi pe olorun mi o gbodo mi o fe je omo langidi omo adai gboran omo ti o nko eti ikun si oro ti baba re ma nso sugbon mo fe je eni ti o ngboran si gbogbo ase olorun mo si gbagbo wi pe bi o ti le ni isoro pe bo ba so fun olorun wi pe ki o fun o lori ofe olorun yo fun o lori ofe awon kan to soro fun o loni awon kan to ro pe atunse yi soro iwo so bi onigbagbo ko soro pe ki a ma ko birin jo oko kan aya kan ko soro olorun a fun o lori ofe so mo wi pe ikan na ni wa eran ara to gbe wo ni awa na gbe wo awon isoro to ni ni awon onigbagbo miran na ni pelu sugbon olorun fun o lori ofe olorun to fun awon yoku lori ofe o daju pe bo ba so fun olorun bo ba be ranwo lodo olorun yo fun o lori ofe lati pa gbogbo ase re mo ori opolopo wa ni olorun ti yi pada awon ti o je wole wode tele tele awon ti o je wi pe bi won ori obirin lati se palapala lati se iwa ife kufe won o le simi awon ti o je wi pe bi won o mu oti opti amuyira tele tele won o le simi lojo kan awon ti o je wi pe bi won o jale bi won o jale onile lati bo ti won leyin bi won o yi iwe nibi ise won o le simi awon ti o je wi pe owo osu won ki to won tele tele won ma ti oju lede ile won ma de eni to ntoro awon obirin won ma to lowo okunrin won ma duro segbe titi e won ma wa moto won ma wa owo sugbon nigbati ori ofe olorun wa si igbesi aye won yi pada made iyi pada atorun wa to yi oro won pada to yi iwoso won pada to yi ise won pada olorun to fun iru awon be lori ofe o daju wi pe bi iwo papa ba farabale bi o ba so fun olorun wi pe o nfe yi pada o fe igbala toto yo gba okan re la yo yi opada yo mo atunse wa si igbesi aye re je ki a so fun olorun wi pe a o farabale a o gbo ofin olorun a o se ife olorun o si so fun wa o je mo olorun ni ero giga nipa wa bi mo ba ka awon ese olorun won yi fun o mo fe ki o fokan bale wi pe bo se ti ibukun ni ibukun wa lodo olorun bo se ti ojo ibukun ni olorun setan lati ro ojo ibukun si igbesi aye wa kiki wi pe o fe je o fe ki a je ile ti omo eni ti ngboran won ti o so fun wa ni ese ikini yi o ni nje oluwa olorun re yo gbe oga ju gbogbo orile ede aye lo wi pe oluwa olorun re yo gbe oga ju gbogbo orile ede aye lo wo kini hi awon elomiran ti oye oye won ma tanra won je won si ma fe lati tan wa je bi enikeni ba fe tan o je iwo ma se gba won ma so pe ah o lo dara po mo awon ni bibeli awon alatunbi awon to je pe datunbi datunbi adura sha ni gbogbo igba bibeli ni gbogbo igba ah wa di alai ni ise abo lowo e gbogbo nkan aparun lowo e ma da won lohun olorun so fun pe bi a ba je eni ti o gboran o ni emi o gbe oga ju gbogbo orile ede aye lo olorun ma je eni ti wi be ki o ma se be bi rara orun ati aye le koja lo ki kini ninu oro olorun ninu ileri olorun ko ni koja lo laise iwo je eni ti gboran iwo je eni ti farabale iwo je eni ti feti si oro olorun o ni ohun o gbe oga ju gbogbo orile ede aye lo o ye ki agba ri olorun je awon omo israeli ni soro gba ti won wa ni ile egypt won ni ga won ni go e je wi pe won ni kankan rara won je eru awon ti won sin se isiru fun won san wo fun won
won je awon ti won ko lenu oro nibi kibi o je mo nigba ti olorun ran onise ti o ranse si won ti o ran iranse re si won ti o so wi pe wo jade ni oko eru Egypt o soro lati gbagbo awon won yi ti won je eru awon ti won ti wa ni eru fun bi irinwo odun fun opopolopo odun ti won ni ohun kan o ni owo gbe won ga ju gbogbo orire ede aye lo o je mo wi pe olorun mu ileri re se ki lati ri be ni olorun be si ni se ise iyanu be ni olorun se be si ni da awon omo Egypt lejo titi awon won yi ti won fi jade gba ti won jade kini won ni se won ni ile se won ni awon duke aye won yi ojo yi gan ni olorun be si ni bokun won ni awon omo Egypt ni won be si ni san owo ise ti won ti se fun ojo pipe ti won ko san fun won ni won be si ni fun won gba ti won ma jade pelu opo ohun ini bi won si tin jade lo ni olorun fun ara re lo tun se ileri fun wi pe esa agboran esa agboran ninu odun yi mo fe ran leti wi pe nkan ti olorun so fun wa bi a ba nfe ibukun olorun ni pe esa agboran bi o ba wa ninu ebi re bi won ba nfe pa olokanda ranti wi pe ona si ibukun ni pe sa agboran bi o ba wa ni ibi ise ti won daya po ti won so wi pe bo ba rubo bo ba se awon nkan to lodi fun onigbagbo lati se wi pe ise abo lowo e ranti wi pe sa agboran si oro olorun bi awon ti nlo ni ki la ma ri ni wi pe ounje ti won o je ri ounje angeli ni olorun roju ounje fun gbogbo won ti o si eni ti ebi pa ki se be nikan gbogbo awon ti o je alaisan tele tele gege bi eru olorun wo gbogbo won san o pese fun won o sijibo won o daabo bo won bi won tin lo ko seni to le segun won awon ranti pe eru ni won o tele tele ranti wi pe won o je jagun jagun tele tele ranti wi pe won o loye won o nimo tele tele gbogbo bi ti won lo ni olorun fun ni isegun bi won tin wo ile kenani nigba to ya ari bi olorun ti fun ni isegun ari pe loni israeli tan so nipa o je mo pe won se wa awon miran ti won wa ni asiko ti israeli ati gbagbe won ile ti fun won somi mu sugbon awon omo israeli ti an so nipa re won se wa sibe sibe bi o ba je pe won je onigboran patapata ni o ba ri bi ibukun olorun bi ba ti po tun ni igbesi aye won o wa n so fun awa ti igbeyin aye de ba o n so fun awa ti a je onigbagbo nisinsiyi o ni mo fe gbe oga mo fe bukun igbesi aye re mo fe dabira ni igbesi aye re mo fe fun ni alaafia ibukun ati awon ohun ti emi ati ibukun ti ara pelu o ni sugbon peti sile farabale si ohun oluwa olorun re ki iwo ki o si se ase re gbogbo ki emi ki o ba le gbe oga ju gbogbo orile ede aye lo wese ikeji gbogbo ibukun wonyi yo se se sori re bi yo se ba o bi iwo ba peti si ohun oluwa olorun re so fun mi ba o lo se le sese ki a ma lo le oju ona ki a pade ibukun ki a ma lo ki ibukun ti o sare tete ki o bale wa ki a koju si otun ki ibukun ki o ki wa ki o si je ti wa ki a koju si osi ki ibukun ki o je ti wa ki a tesi waju ki a ba ibukun pade ki a joko ki ibukun ki o simi pelu wa bawo lo se le sese eyi ni olorun so fun wa wi pe bi awa o ba fiti si oro tabi ohun oluwa olorun wa wo orin dafidi ori kini lati ese ikini ibukun ni fun okunrin na dronihi bi a ba so wi pe okunrin na o ye ki o ye wa gege bi oluka bibeli wi pe ki se okunrin nikan ni olorun so nipa re e je bi bibeli bi o ti ma n pe ede fun wa wi pe ati okunrin ati obinrin ati omode lokunrin lobinrin ati arugbo lokunrin lobinrin awon wonyi ni olorun so nipa re ibukun ni fun okunrin na okunrin wo se eni ti o mo bibeli ni akasori sugbon ti ki se rara ibukun ni fun okunrin na tani a soro nipa re wi pe yo je eni ibukun se eni ti o wa si ile isin nigba gbogbo ti o n joko je bi omo olorun ti o dabi angeli ninu ile isin sugbon ti o buru ju esu lo
ti o gbona ninu ile se iru eni be ni an so wi pe ibuku yo wa fun rara o oni ibuku ni fun okunrin na ti ko rin ni imo awon eniyan buburu ti ko duro li ona awon elese ati ti ko joko ni ibojoko awon elegan awon wonyi ni an pe ni eni ibuku je ki a fara bale ki a wo ohun ti oro yi nso o so fun a wi pe ibuku o jina si wa ṣùgbọ́n bí ìbùkún yìí yóò bá wá sí ìgbésí ayé wa sí ọkàn wa sí ara wa sí àwọn ọmọ wa àti sí ìdílé wa wípé o ní ohun tí a ní láti ṣe ó ní àwọn ohun àmúyẹ tí ọlọ́run ń bèrè lọ́wọ́ wa ó ní ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú ohun tí a máa ń rí ni wípé bí ó bá di àṣálẹ́ àwọn ènìyàn tí wọ́n ń gbé ojú ilé kan náà wọ́n á gbé ìjókòó síta àwọn obìnrin wọ́n á máa jọ sọ̀rọ̀ àwọn ọkùnrin wọ́n á máa sọ̀rọ̀ èyí tí a máa ń rí ni pé bí ọkùnrin bí ọkọ bá lọ síbi iṣẹ́ àwọn obìnrin tí ó kù ní ilé ó ṣeéṣe nílé ìdáná ó sì ṣeéṣe bí iṣẹ́ ò bá sí lọ́wọ́ wọn wọ́n á jókòó wọ́n á bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wọ́n á máa fún ara wọn ní ìmọ̀ràn wọ́n á máa sọ ti ọkọ tí ó ti lọ síbi iṣẹ́ wọ́n máa sọ ti ìyá ọkọ àti bàbá ọkọ àwọn tí wọ́n sì ń bá sọ̀rọ̀ yìí wọ́n jẹ́ àwọn ẹlẹ́ṣẹ̀ wọ́n máa sọ fún ọ wípé ìwọ ló ń gbàgbà kó gbà fọkùnrin yìí ọjọ́ kan tó bá ti bójú fún ọjọ́ kan tó bá ti sọ fún pé ẹnikẹ́ni ò lè ṣe bó ṣe ń ṣe pẹ̀lú ẹ wípé tó bá ti ṣe bẹ́ẹ̀ ọjọ́ kan ni ìbẹ̀rù tó ní fún ọkọ ẹ ọjọ́ kan ló máa kásẹ̀ kúrò nílẹ̀ wọ́n sọ pé mo ṣe ṣe nìyẹn ọkọ mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó gbóná ju nǹkan mi lọ ìgbà tí mo ti bójú fún tí mo ti sọ fún pé tó bá tún ṣe bẹ́ẹ̀ wípé èmi pàápàá máa di ọkùnrin mọ́ ẹ lọ́wọ́ níṣẹ́ ó mọ̀ wọ́n ara ẹ o wà ní ẹ̀ẹ́n àbí bẹ́ẹ̀ ni ìwọ tó sọ pé o jẹ́ onígbàgbọ́ o fẹ́ tẹ̀lé ìmọ̀ àwọn ènìyàn búburú àwa tí a jẹ́ ọkùnrin ṣé o mọ̀ ní ọjọ́ ìsinmi bí a bá ti àwọn anglican àwọn methodist àti àwọn sẹ̀lẹ̀ oníkálukú tán bá ti ilé ìsìn wọn dé bí ìwọ náà bí o bá ti ti ilé ìsìn dé wọn á gbé àga ìjókòó wọn á gbé jáde wọn á gbé ayò wọn á gbé sílẹ̀ ibi tí a ti ń tayò bí ẹni méjì bá ń tayò àwọn mẹ́ta mẹ́rin tí ayò ò tí kàn àwọn ajókòó síbẹ̀ wọn á máa ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ náà máa ti máa ẹ̀mú àtún wà àti ẹ̀mú mímu ìyẹn wà lọ́tọ̀ ọ̀rọ̀ sísọ ọ̀rọ̀ tí kò dára ìmọ̀ràn tí kò dára ìdí ayò ni àwọn ìmọ̀ràn yìí náà ti ń jáde ó ṣeéṣe ẹlòmíràn ìdílúdò ló máa jókòó sí lọ́jọ́ ìsinmi fún wákàtí mẹ́rin márùn-ún kò mọ̀ wípé à ń ka bíbélì kò mọ̀ wípé à ń gbàdúrà kò mọ̀ wípé à ń jáde lọ láti lè lọ ṣe iṣẹ́ ìjèrè ọkàn ìdílúdò ìdí ayò ló máa jókòó sí ibẹ̀ ni oníkálukú ló máa ti máa sọ tinú rẹ̀ jáde ni wọ́n ti máa fún ara wọn ní ìmọ̀ràn tí kò dára ó ní bí o bá fẹ́ ìbùkún nínú ọdún tuntun yìí ó ní ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn nínú ìmọ̀ àwọn ènìyàn búburú àwọn ẹlòmíràn ó ṣeéṣe kí ó jẹ́ àìsàn díẹ̀ ni ó dé sí àgọ́ ara wọn ni alábàgbé ẹnìkan ló máa lọ gbé ìgò kan jáde a ní òun ní ẹ̀rọ a ní òun ní nǹkan ó ní bóun bá ti fi pa é lórí òun fi pa é lára pé ó parí nìyẹn ó sùn bí ọmọ tuntun ni ìwọ tí ó jẹ́ onígbàgbọ́ ó tún ṣe ń gba ìgò òróró tàbí ìgò rí lọ́wọ́ ẹnikẹ́ni ò sọ fún ọ wípé orúkọ jésù ó ti tó fún ọ bí a bá ń fẹ́ ìbùkún ó ní a kò gbọ́dọ̀ rìn nínú ìmọ̀ àwọn ènìyàn búburú ó ṣeéṣe kí ó jẹ́ pé wàhálà ló ní níbi iṣẹ́ ó ṣeéṣe kí ó jẹ́ wípé bóyá ó ní ẹjọ́ ní kóòtù ni àwọn ẹlòmíràn sọ pé bí mo bá mú ẹ lọ sọ́dọ̀ wòlíì lágbájá kì í bá tì ní kò kúkú ní ṣoògùn omi náà ló máa gbàdúrà sí bó bá sì ti mú omi náà ló ń fomi náà wẹ̀ ẹni tó bá ń rí ọ a máa rẹ́rìn sí ọ ni àwọn tó bá ní nǹkan kan nú sí ọ bó bá ti fomi àdúrà wẹ̀ ó ti parí nìyẹn o mọ̀ wípé wọ́n fẹ́ gba agbára ẹ̀jẹ̀ jésù kristi lọ́wọ́ rẹ nígbà tí wọ́n bá ti gbé omi ìgò àbí omi garawa fún ọ ó ní torí bẹ́ẹ̀ ká ṣọ́ra o ọdún tuntun la wà yìí o wípé kí a mọ̀ wípé a kò gbọ́dọ̀ rìn nínú ìmọ̀ àwọn ènìyàn búburú ó ní ẹni tí kò dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀ a kì í bá wọn dúró a kì í bá wọn sọ̀rọ̀ èyí ohun tí mo ń sọ ni wípé a kì í bá wọn wéwèé kí wọ́n máa sọ fún wa wípé ẹ̀bá bá ṣe báyìí báwọn náà bá ṣe báyìí ó ní ẹni tí kò jókòó sí ibòjókòó àwọn ẹlẹ́gàn ibòjókòó àwọn ọ̀mùtí ibòjókòó àwọn ẹlẹ́gàn ni ibòjókòó àwọn tí wọ́n ń jẹ bọ káàkiri
awon to ma npi oro olorun se agalamasa to ma so pe awon ko ri si oro olorun ibojoko elegan ni o ni awati aje omo olorun awati aje ni to ntele Jesu Christi o ni a ko gbodo joko ni ibojoko awon elegan o ni sugbon didun inu re wa li ofin oluwa didun inu re wa li ofin oluwa didun inu wa gege bi ni gbagbo ko si ninu agbere ko si ninu pasaga ko si ninu ko tun je pe alaale ni omo olorun lo ma tun ma wa eni to ni television kaakiri lo ma so pe on fe wo television on fe lo si le cinema on fe lo si le ejo on fe ka iwe tohun on fe ka iwe tibi iwe miran wa ti aworan wa to ma nse fun awon elede yoruba to ma npa won lerin to awon isokuso to ma so ninu e awa ti aje onigbagbo didun inu wa ko ni si ninu iru nkan be oni sugbon didun inu re wa li ofin oluwa ati ninu ofin re li o nse asaro li osan ati li oru eni ti o ba je omo olorun oni lati ka oro olorun iba se laaro iba se losan iba se ni asale ki a to sun oni eru eni be a ma se asaro ninu oro olorun a ma ka oro olorun a ma wo itumo oro olorun a ma gba emi olorun laye lati le ma tumo oro olorun fun kini bukun ti o wa fun iru eni be wese iketa oni yo si dabi igi ti agbin se ti pa odo ti so eso re jade li akoko re ogo ni fun olorun o je mo ibukun wa fun eni ti o ba gba olorun gbo ibukun wa fun eni ti o ba je ti olorun oni yo dabi igi ti agbin adura mi fun o ni odun yi ni pe o dabi igi ti agbin se ti pa odo o ma so eso jade li akoko re ewe re ki yo re mi o gbo ki o se ami dara dara o aha o ye ke amo wi pe ibukun olorun ni yi ati bo sinu odun tuntun odun ibukun odun ayo odun asiki odun ipese olorun ibukun olorun ko ni fi wa sile o ni ewe re ki yo re o o ni ohun ko to nse ninu odun yi o ma se dede bi o ba gboran si olorun lenu sugbon o so fun ani ese ikerin awon eniyan buburu ko ri be sugbon won dabi iyanbo ti a fe fe nfe lo nitori na awon eniyan buburu ki yo le duro ni idajo be le awon elese ki yo le duro li awojo awon olododo nitori oluwa mo ona awon olododo sugbon ona awon eniyan buburu ni yo se gbe bi a ba gboran si olorun lenu bi a ba ko ese sile bi a ba je ki olorun ki o gba okan wa la bi a ba tun ba fun olorun bi a ba teri ba fun olorun bi a ba gboran si oro olorun bi a ba so fun olorun lodun yi wo pe nile ni lode ni ni igboro ni ikoko ni bi kibi a o ma gboran si oro olorun bi a ba bere ori ofe lowo olorun ti olorun se fun lori ofe ti a je ese sona ti a ko ese sile ti a gbe igbesi aye iwa mimo olorun so fun a wi pe odun yi yo je odun ibukun e je ki a didi duro e je ki a ba olorun soro e je ki a so fun olorun wi pe ori ofe lati gboran ori ofe lati se gege bi oro olorun ori ofe lati rin ye gege bi oro olorun ori ofe lati woso gege bi oro olorun ori ofe lati sin gege bi oro olorun ori ofe lati gbe igbesi aye wa gege bi oro olorun pe ki olorun ki o fun wa pe ki olorun ki o fun wa ki olorun ki o sanu fun wa ki olorun ki o gba okan wa labi oba ti ni igbala bi a ba ti ni igbala ki ani ki olorun ki o so okan wa di mo bi a ba ti ni isodi mo ki ani agbara emi olorun ki a gbadura wi pe ore ofe lati gboran si gbogbo eko ti olorun ko wa ki olorun ki o fun wa odun yi bi a ba se be odun yi o je odun ibukun alaafia olorun yo se wa ni igbesi aye wa e je ki a didi duro e je ki a ba olorun soro ma kanju o so fun olorun wi pe o fe je ni ibukun bi o ba ti ni igbala bi ese ba wa ni igbesi aye re ko ese sile ko si ibukun ninu ese ko si alaafia ninu ese so fun olorun wi pe o fe je ti re titi o fe je ti re titi so fun olorun wi pe o fe je ni ibukun lodun yi o si fe je eni igbala ki ibukun olorun ki o le po ni igbesi aye re.

àti fi hàn ọ́. Èyí ni Ọlọ́run sọ wípé títí dé òpin ayé níbi tí ó wà, níbẹ̀ ni iṣẹ́ Ọlọ́run ni ó ti ń ṣe àwọn ọ̀tẹ̀ tí àwọn èèyàn sì ní sí ọ. Àwọn tí ó dìtẹ̀ mọ́ ọ, ó sọ wípé ó mú àwọn ọ̀tẹ̀ wọ̀nyí tán dé òpin ayé. Ó ṣe ọrun, ohun ìjà ni à ń pè bẹ́ẹ̀. Ó sì ṣe ọkọ̀, ohun ìjà náà nìyẹn. Ó ṣe sí méjì, ó ké sí méjì. Ó fi kẹ̀kẹ́ ogun, ó fi jóná, ẹ̀dúró jẹ́. Àwa tí a ń sá káàkiri, ó sọ fún wa, ó ní ẹ̀dúró jẹ́. Nígbà tí a bá ń sá káàkiri, èrèdí tí a fi ń sá káàkiri, à ń wá ààbò ni. Àwọn ààbò tí a sì ń wá, jẹ́ kí n ka díẹ̀ fún ọ nípa àwọn ààbò tí àwọn tí ó wà nínú ayé tí wọ́n wá, ó sì ṣeéṣe kí ìwọ náà kí o ti wá irú ààbò bẹ́ẹ̀ rí. Àwọn ààbò èké. Aesaiah 32:30. Ẹsẹ̀ ìkẹrìnlá ni mo ti bẹ̀rẹ̀ láti máa kà á. Nítorí náà, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa, ẹ̀yin ẹlẹ́gàn tí ń ṣe àkóso àwọn ènìyàn yìí tí ń bẹ ní Jerusalemu. Nítorí ẹ̀yin ti wí pé, àwa ti bá ikú dá májẹ̀mú, a sì ti bá epo kú múlẹ̀. Nígbà tí pàṣán gígùn yóò làájá, yóò dé ọ̀dọ̀ wa. Nítorí àwa ti fi èké ṣe ààbò wa, àti lábẹ́ irọ́ li àwa fi ara wa pamọ́. Èyí ti jẹ́ kí ó yí ọ. Gbé kúrọ̀, òǹdè, èyí tí a ń so mọ́rùn, tàbí òrùka ẹ̀rẹ tí a ń fi sọ́wọ́ tí a rò wípé yóò jẹ́ ààbò fún wa. Tàbí a lọ fi ara wa fún àwọn ẹgbẹ́ òkùnkùn, a rò wípé bí a bá lè lọ sí ẹgbẹ́ ìmùlẹ̀, yóò jẹ́ ààbò fún wa. Nítorí ààbò ni wọ́n ṣe ń wá irú nǹkan bẹ́ẹ̀ káàkiri. Tàbí a ti lọ fi ẹ̀mí wa dógò sí ọwọ́ adáhunṣe, a ti rò wípé bí a bá ṣe bẹ́ẹ̀, ó parí. Bó ṣe ń lé wa, kò ní rí wa. Bí o ṣe ò bá rí ẹ nílé adáhunṣe, mo ló máa ti rí ọ. Ṣé lọ́dọ̀ Jésù ló ṣe ó máa ti rí ọ? Àwọn tí wọ́n ń lọ sílé adáhunṣe, àwọn ni ọfà oṣó àti ọfà àjẹ́, àwọn ló kọ́kọ́ ń bà. Àwọn ni wọ́n fi orí wọn ṣẹbọ, nítorí wípé abẹ irọ́ ni irú àwọn èèyàn bẹ́ẹ̀ ni wọ́n dúró sí. Gbọ́ ẹsẹ̀ 15 lẹ́ẹ̀kan sí i. Nítorí ẹ̀yin ti wí pé nǹkan tí ò kì í jẹ́ kí àwọn ẹlòmíràn kí wọ́n kí ó wá sí abẹ́yìn rere nìyẹn. Tàbí láti gba ẹ̀kọ́ ti ìgbàlà, wọ́n máa sọ nínú ọkàn wípé àwọn tí wọn ò ní ohun ìṣọ́ra, àwọn ni wọ́n wá Jésù káàkiri. Àwa ti ní àwọn ohun tí ó lè panimọ́, tàbí ohun tí ó lè jẹ́ ààbò wa. Wípé nítorí bẹ́ẹ̀, láti kékeré ni wọ́n ti ṣèwádìí náà. Àwọn tí wọ́n ṣèjì náà wọ̀nyí, wọ́n lálakálà. Ìbẹ̀rù wà nínú ọkàn wọn. Babaláwo pàápàá tó ṣe oògùn fún wọn, ìyàwó ẹ̀ ò gbádùn. Àwọn ọmọ wọn wọ̀n rí owó iléèwé san. Síbẹ̀síbẹ̀, àwọn ènìyàn wọ̀nyí nínú òmùgọ̀ àti nínú òkùnkùn tí ẹ̀mí wọn wà, àti nínú ìfọ́jú ọkàn tí wọ́n wà, ni wọ́n wá àwọn nǹkan wọ̀nyí káàkiri. Síbẹ̀síbẹ̀, òye wọn jọ́kan kí wọ́n tiẹ̀ jókòó, kí wọ́n ronú wípé àwọn tí wọ́n wà nínú ẹgbẹ́ òkùnkùn, wọ́n ń kú láìpẹ́ 40 ọdún. Àwọn tí wọ́n sì wà nínú ẹgbẹ́ òkùnkùn pẹ̀lú wọn á lọ sí ibi ibojì wọn. Bí ó bá ṣe wípé ààbò tòótọ́ ni, wọ́n ṣe ń kú bẹ́ẹ̀. Ìyá ṣe ń jẹ wọ́n bẹ́ẹ̀. Wọ́n wá iṣẹ́ káàkiri, bí wọ́n tiẹ̀ ríṣẹ́ ṣe, owó tí wọ́n ń gbà adáhunṣe ló ń gba ọgbọ́n ẹ̀ padà lọ́wọ́ wọn. Àwọn tí wọ́n tó sì dàbẹ́ ni pé wọ́n lè sọ pé wọ́n ṣẹ́ṣó, nítorí pé wọ́n wá owó. Bí wọ́n bá nírú owó bẹ́ẹ̀, owó ẹ̀jẹ̀ kì í ṣe iná. Bó o jẹun, wà á ní ìyọ̀dí nípa ẹ̀. Bó jẹ́ ṣúgà tó tiẹ̀ yẹ kó dùn lẹ́nu ẹ, ló fi owó ẹ̀jẹ̀ rà. Owó ìpànìyàn, apá ọ̀nà ni. Ó wá ń sọ fún wa wípé nítorí ẹ̀yin ti wí pé ó ṣeéṣe kí o wà nínú ẹgbẹ́ àwọn tí wọ́n sọ báyìí. Àwọn tí ó jẹ́ wípé ó kàn sọ pé mo kàn bá wá lálẹ́ ni kí n wá wo èyí tán ṣe ń bẹ̀. Nítorí pé èmi ń tèmi, mo ti ní nǹkan àjẹtẹ́lẹ̀, àjẹsára, a sì ti sèmí jiná.

kò sí nǹkan náà bó tilẹ̀ jẹ́ wípé ayé àti pàṣán rẹ̀ wọ́n ń lé àwọn èèyàn wọ́n ń dọ́dẹ àwọn èèyàn káàkiri ṣùgbọ́n bó ṣe tèmi ni rárá o kò sí ni ibikíbi tí ń bá ń lọ ọ̀nà ńlá ni nítorí pé ẹyẹ kì í fò kó forí sọ́gi dúró bẹ́ẹ̀ àwọn tí wọ́n ti sọ bẹ́ẹ̀ ṣáájú ẹ tó gbà á lẹ́nu ẹ̀ àwọn dà nítorí ẹ̀yìn ti wí pé àwa ti ba ikú dá májẹ̀mú wọ́n ń kú o ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n sọ wípé wọ́n ti ba ikú dá májẹ̀mú a sì ti bá ipò òkú múlẹ̀ nígbà tí pàṣán gígùn yóò làájá kí yóò dé ọ̀dọ̀ wà nítorí àwa ti fi èké ṣe ààbò wa èké ni o lágbẹ́kẹ̀lé àjà ọtílẹ̀ ní ọjọ́ ìpọ́njú ní ọjọ́ àìní ní ọjọ́ tí ó jẹ́ wípé ó ń fẹ́ nǹkan wọ̀nyí ààbò yí gan yóò jẹ́ ọtílẹ̀ ààbò èké ni kì í dúró lábẹ́ irọ́ lè àwa ti fi ara wa pamọ́ ìwọ tí ó fi ara rẹ sí abẹ́ oògùn abẹ́ oúnjẹ abẹ́ òrùka abẹ́ irọ́ lè o fi ara rẹ pamọ́ sí nítorí náà báyìí lè olúwa jehovah wí pé kíyèsí èmi gbé òkúta kan kalẹ̀ ní sioni fún ìpìlẹ̀ òkúta ti àdánwò òkúta igun ilé iyebíye ìpìlẹ̀ tí ó dájú ẹni tí ó gbà á gbọ́ kì yóò sá bí ó bá rí ẹnikẹ́ni tí ó ń sá káàkiri kò gbàgbọ́ ẹni tí ó gba jésù gbọ́ nítorí jésù yìí ni òkúta tí a sọ fún wa nípa rẹ̀ èyí tí a gbé kalẹ̀ ní sioni fún ìpìlẹ̀ ìpìlẹ̀ ilé òun máa ń gbé ilé dúró ìgbésí ayé rẹ kò ní lè dúró láì ní ìpìlẹ̀ ti jésù kristi òkúta ilé a sì ti dánwò ó sì yege òkúta egunlé iyebíye ni ìpìlẹ̀ tí ó sì dájú ni ẹni tí ó bá gbà á gbọ́ ẹni tí ó gba jésù gbọ́ kì yóò sá ohunkóhun kì yóò lè le ìdájọ́ lè omi ó fi lé ẹsẹ pẹ̀lú àti òdodo lè mi ó fi lé òṣùwọ̀n ìyìn ni yóò gbá ààbò èké lọ omi ó sì kún bo ibi ìsásí mọ́lẹ̀ gbogbo ààbò èké ìyìn ni yóò gbá a lọ ìdájọ́ ọlọ́run ni yóò gbá a lọ nítorí bẹ́ẹ̀ bí o bá ń fẹ́ ààbò tí ó dájú ààbò tí kì yóò jẹ́ ọtílẹ̀ ní ọjọ́ ìpọ́njú jésù kristi ní ààbò tí ó dájú nítorí wípé gbogbo ààbò èké pátápátá ni ìyìn yóò gbà á lọ omi yóò sì kún bo àwọn ibi ìsásí mọ́lẹ̀ má jẹ̀mú yín tí ẹ bá ikú dá lẹ ó sọ̀dẹ̀ asán nítorí bẹ́ẹ̀ àwa tí a ń sá káàkiri à ń fi owó ṣòfò ni o gbọ́ wípé ẹnìkan wà níbì kan ilé ààbò tí ó wà níbẹ̀ kódà kò sí ẹni tó sá síbẹ̀ àárí ààbò ni ó ń fi owó rẹ ṣòfò nítorí pé ọlọ́run ti ṣe ìpinnu àti ìdájọ́ lé ọ̀run kò sì sí ohun tí ó lè yí padà wípé má jẹ̀mú yín tí ẹ bá ikú dá lẹ ó sọ̀dẹ̀ asán ìmùlẹ̀ yín pẹ̀lú ipò òkú kì yóò dúró nígbà tí pàṣán gígùn yóò re kọjá nígbà náà ni owó tẹ̀yìn mọ́lẹ̀ bí ó bá jẹ́ bẹ́ẹ̀ èwo ni ìsásókè ìsásódò wa ó sì ń sọ ní ẹsẹ̀ ìkọkàndínlógún níwọ̀n ìgbà tí ó bá jáde lọ ni yóò mú yín nítorí ní gbogbo òwúrọ̀ ni yóò re kọjá lé ọ̀sán àti lé òru kìkì ìgbúrò rẹ̀ yóò sì di ìjáyà nítorí àkété kúrú ju ibi tí ènìyàn lè na ara rẹ̀ sí lọ àkété ni a ń pè ní bẹ́ẹ̀dì ó sọ wípé kí ó lè gbà wá dúró nítorí ó kéré ju ìdíwọ̀n wa lọ ó sì sọ wípé ìbora kò ní ìbò tó èyí tí òun lè fi bo ara rẹ̀ ohun tí a ń gbé káàkiri èyí tí a ń so mọ́rùn èyí tí a ń fi sí ìka ọwọ́ èyí tí a ń so mọ́dì ó ń sọ fún wa wípé ó dàbí ẹni tí ó ní nǹkan kan bíi scarf kékeré ní àkókò òtútù tí a sọ pé obìnrin
ibora re da ti o si mu nkan na jade kekere bayi ti o so pe ah wo ibora mi ni yi ah la koko otutu akoko oye oye egbe lo olohun ni ju be lo iwo ronu e eni to ni gele ori eyen nikan agbalagba to je pe koni nkan kan ju gele ori obirin nikan lati fi bora ni akoko otutu eta abota rupa ninu aye iru eniyen ko ju be lo ki je abo to to o si sese ki o je awon elomiran ti won joko ninu ese ti won ni ki ore ofe olorun ki o ma po si awon ti ma so pe bi owo mi ba tesamu o pari ki o so ma sare ni ki a je ki o ma fese fe a fi ki owo mi ki o ma ti tesamu ni suru o ni Samuel kini ori kerin awon ti owo won teru nkan be ti won ti eju samu lo apote eri olorun gan paapa ni o bo si won lowo ibe ni a fi maje mu ti olorun ba israeli da ibe le a fi si awon mana ti won je le agiju ibe le a fi si pelu sugbon nitori won joko sinu ese bi owo won ti le te nkan won yi ti won si hoye be ni pe isegun ti de isegun o je ti won bi a ba nfe abo to to an lati kuro ninu ese ke asigba jesu christi ni oluwa ati olugbala wa eyi ni abo ti o daju eyi ni abo ti o si je iranwo fun wa ni samuel kini ori kerin mo nka fun o lati ese iketa awon eniyan si de bodo awon agba israeli si wi pe nitori kini oluwa se lewa loni ni waju awon filistini eje ki a mu apoti majemu oluwa ti nbe ni silo sodo wa pe nigba ti o ba de aarin wa ki o le gba wa kuro lowo awon ota wa awon elomiran wa ti o je wi pe samu ni won wa kaakiri ki samu yi ki o le gba awon kuro le owo ota won awon elomiran o sese ki won ki o je alaboyun iro kuro lenu won ija kuro lowo won bi won ba fi ija pe ta pelu oko tabi pelu aladugbo won a so fun o wi pe ah ki ti baba mi ki o ma ti de ba mi ni awon na se won mo po lohun ki ja be tori be bo ba so pe ki ti baba re ki o ma ti de ni awon eyan ni le mu won ni le won ni le so oro a je wi pe esu baba re ni o fun oni sese sugbon iru awon eyan be bi won ba ti loyun o di ile adura pelu igo lowo won ati omi won so pe ko si ni baba ti mu mi adura gbogbo e pari binu run o bi omo yen bi o ba da be ni pe nkan fe sowo odi bi omi adura bo ba ti kan omode lara o pari eni to n gbadura sinu omi igo gan epe oku lenu e iyawo keje okuro nle e ni to to lo n gbadura ni to to lo n da be ni pe o so nkan kan to da be ni pe o n fi ede fo ofo lo n fo ofo lo n pe nitori pe ko je tolorun ko si mo ko mo ilana olorun o sese nipa be ke a so pe ah okan mi bale nitori pe omi adura o wa nle mi mo to won jo ni igo meje bele sele laaro igo bayi ni ma mu bele sele lale eleyi ni ma mu gbogbo e pelu ese lowo e tese o ba kuro lowo e abo ko yen o si sese ka se agbelebu pelu igi ka peter to ba kan agbelebu se ki dese ko ti fi owo ese ba agbelebu ti o kan fun oje wa gbe si enu ona wa ni jehovah jire olorun lo pese re na pelu gbogbo e aisan se o pelu gbogbo e won ru awon eyan jade ninu ilu iru ile be abo ekeni bi a ba kuro ninu ese ise oni kuro nile wa bi a ba si mo be a o sato olorun lo pelu okan ti o ronupo ada wo awon eyan won yi won so wi pe nigba ti apoti eri yi ba de aarin wa eyi je ami wi pe olorun olodumare ati alagbara wi pe o ti de aarin won won so wi pe ki o le gba wa kuro lowo awon ota wa be li awon eniyan si ranse si silo pe ki won gbe lati ibe ewa apoti majemu oluwa awon omo ogun eni ti o joko laarin awon kerubu
àti àwọn ọmọ Eli méjèèjì, Ofni àti Finihasi wà níbẹ̀ pẹ̀lú àpótí májẹ̀mú Ọlọ́run. Nígbà tí àpótí májẹ̀mú Olúwa débùdó, gbogbo Ísírẹ́lì sì hóyè tó bẹ̀ tilẹ̀ mìtìtì. Inú wọn dùn. O lè máa wo àwọn ẹlẹ̀sìn, àwọn àgàbàgebè, àwọn tí wọ́n ń jà, àwọn aluni, àwọn ẹlẹ̀tàn, àwọn ìkà, àwọn alágbèrè, àwọn afiọkùnrin bá ara wọn jẹ́ tí wọ́n bá dé ilé ìsìn ní ọjọ́ ìsinmi. Tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní kọrin, tí wọ́n ń jó, tí wọ́n ń yọ̀, tí wọ́n ń pàtẹ́wọ́, tí wọ́n ń fò sókè. Wọ́n á sọ wípé awo orí èṣù mọ́lẹ̀ wómúwómú. Wọ́n á sì máa fò sókè. Wọ́n á sọ pé ó parí, ti ọ̀tá parí, ti oṣó parí, ti ẹ̀jẹ̀ parí. Ìjà kúrò lọ́wọ́ wọn o. Ẹ̀ṣẹ̀ kúrò lọ́wọ́ wọn. Ó sì ṣeé ṣe kí wọ́n gbá àwẹ̀, kí wọ́n yíra nílẹ̀, kí wọ́n kí hallelujah, kí wọ́n pàtẹ́wọ́, kí wọ́n ṣe kíni yìí. Ṣùgbọ́n bí ẹ̀ṣẹ̀ ò bá kúrò ńbẹ̀, ìyà ò ní kúrò ńbẹ̀. Wọ́n fòye wípé ìṣẹ́gun ti dé. O tiẹ̀ lè sọ ara rẹ ní ìṣẹ́gun, tàbí kí o bí ọmọ kí o sọ pé ajagun ṣẹ́gun. Bó o bá kúrò nínú ẹ̀ṣẹ̀ ìṣẹ́gun ò ní dé. Ní ẹsẹ̀ ìkẹfà, nígbà tí àwọn Filistini gbọ́ ohùn ariwo náà, wọ́n sì wípé ohùn ariwo ńlá kílé yìí ní ibùdó àwọn Heberu. Ó sì wáyé wọn pé àpótí májẹ̀mú Olúwa lé ó débùdó. Ẹ̀rú sì bá àwọn Filistini. Wọ́n sì wípé Ọlọ́run wọ bùdó. Wọn ò mọ̀ wípé àpótí lásán ló wọ bùdó. Wọn ò mọ̀ wípé sáàmù lásán ló gbé dání. Wípé agbára tí ó wà nínú sáàmù ni ẹ̀ṣẹ̀ ti gbà á lọ́wọ́ ẹ. Wọn ò mọ̀ wípé kòròfo bíbélì ló gbé dání. Agbára tó wà nínú bíbélì tí ẹ̀kọ́ tó yè kooro tí ó máa ń jẹ́ kí agbára ni kí ó ṣiṣẹ́ ní ìgbésí ayé wa. Nígbà tí ìwọ fún ara ẹ ò ní ẹ̀kọ́ àti ìgbàlà tí ó wà nínú bíbélì, ẹ̀páálí òfo ló gbé dání. Kò ságbára nú ẹ̀ mọ́ fún ọ. Àbímọ àgbẹ̀ sórí bẹ́ẹ̀dì. Àní àgbẹ̀ bíbélì tí àgbẹ̀ síbi ìrọ̀rí ẹ̀. À sọ pé ẹ̀ mo gbé bíbélì síbẹ̀ o. Bó ṣó bá wá kó sá, bí àjẹ́ bá kó fò lọ, kì í rí bẹ́ẹ̀. Ìgbà tó bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tó bá kọ̀ ọ́ sílẹ̀ ni agbára tí ó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run àti agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù ló máa ń lè jẹ́ fún èèyàn. Nítorí bẹ́ẹ̀ ẹ̀rú bá àwọn Filistini, wọ́n sì wípé Ọlọ́run wọ bùdó. Wọ́n sì wípé àwa gbé. Nítorí pé irú nǹkan báyìí kò sí rí. Àgbẹ̀ ta ni yóò gbà wá lọ́wọ́ Ọlọ́run alágbára wọ̀nyìí? Àwọn wọ̀nyìí lé Ọlọ́run tí ó fi gbogbo ìpọ́njú pọ́n Íjíbítì lójú lé aginjù. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ẹ̀rù bá wọn díẹ̀ ni wọ́n sọ wípé ẹ̀jẹ̀ alágbára. Ẹ ṣe bí ọkùnrin ẹ̀yìn Filistini, kẹ́yìn má ṣe ẹ̀rú fún àwọn Heberu bí wọ́n ti ń ṣe ẹ̀rú yín rí. Ẹ ṣe bí ọkùnrin kí ẹ sì jà. Àwọn Filistini sì jà, wọ́n sì lé Ísírẹ́lì, wọ́n sì sá olúkúlùkù sínú àgọ́ rẹ̀. Ìpani sì pọ̀ gidigidi. Àwọn ẹlẹ́sẹ̀ tí ó ṣubú nínú ogun Ísírẹ́lì jẹ́ 1,500. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, wọ́n sì gba àpótí ẹ̀rí wọn. Ó tán, o ṣé ò ti gba sáàmù lọ́wọ́ ẹ? Àjẹ́ ò ti gba bíbélì lọ́wọ́ ẹ? Gbogbo èyí tí a ń kà bí ìṣòro bá dé ní ọ̀gànjọ́ òru, ka orin Dáfídì 17 ní 7, wọn ti gbà lọ́wọ́ ẹ. Ẹ̀ṣẹ̀ kò ti mú ìpọ́njú bá ọ. Àpótí ẹ̀rí tó wà lọ́wọ́ wọn, ìgbẹ́kẹ̀lé wọn, ohun tí ó jẹ́ ìdákọ̀rọ̀ nínú ọkàn wọn, wọ́n sọ fún wa wípé wọ́n sì gba àpótí ẹ̀rí Ọlọ́run. Tí a bá ń fẹ́ kí agbára rẹ̀ kí ó ṣe tiwa, ó dájú wípé a ní láti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀. Gbọ́n ti Ọlọ́run sọ fún wa ní orin Dáfídì 91:91-91:91. Nínú Bíbélì wa, bí ó bá jẹ́ wípé nítòótọ́ ni Ọlọ́run Jákọ́bù ni ó jẹ́ ààbò wa, tí a ti wá sí ibi ìsásí àti ibi ìsádi tí ó jẹ́ tí ó nípọn tí ó sì ṣe iyebíye púpọ̀, bí ò bá sí ẹ̀ṣẹ̀ lọ́wọ́ wa, bí a bá ti fi ẹ̀ṣẹ̀ wa ránṣẹ́ sí ìdájọ́ tí a sọ fún Ọlọ́run wípé Ọlọ́run jọ̀ọ́, ẹ̀ṣẹ̀ mi ni mo mọ̀ wípé Jésù kú fún, mi ò sì fẹ́ máa tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀. Gbogbo àwọn òǹdè, àwọn òrùka, àwọn ẹ̀gbà ọrùn,
gbogbo awon kan ti a so mora fun abo ti a ti ko sile ti a ti jo won ninu ina awon igbekele wa ninu awon baba isale tabi baba lawo tabi onisegun kan ti a ti ju sile ti a sin so wipe igbagbo mi duro lori Jesu Christi eyi si ni dakoro mi wipe igbekele miran mi o ni apata yeraye eyi ti a pe ni Jesu Christi oni bi sadi mi eje re ti o si ti ha re yo eje ti o ta sile oni abo fun mi bi o ba je be o daju wipe abo re yo daju lori re eyi ni awon eni igbala olorun awon ti won je wese awon ti won ko sile awon ti won ri igbala Jesu gba lofe tori ofe ni a ki fowora o kan gba wipe ani lati je wese wa ki ako sile kire ati anu yi ki o le je ti wa awon wonyi ni olorun fi si ibi ipamo o so wipe eni ti o joko ko so wipe alarin kiri isansa ti yo wa sodo olorun lojo kan bi o ba tun ti jade to tun ri siga atun ma fa siga fin ojo sunday atun lo si lesi awon yen won joko ni ibi kokoga ogo won dabi awon ti o wa se ko bibeli ni aya oni ti a nse sugbon bi o ti jade ni o tun ti ri awon ore ka atijo awon agbere won ni o n ba agbara olorun kuro ni igbesi aye re gba ti ese ba ti wole pasan iya pasan ese ati idajo olorun a tun tele sugbon awon ti o so wipe mo ti pinya pelu ese pelu esu ati pelu irera aye awon ti won ti fi eje ti a ti fi eje Jesu we awon ti a ti se loso pelu agbada ododo ti a ti fi wo won awon ti ese ti kuro ni igbesi aye won awon ti won sin olorun le emi ati le otito awon ti ro eke ti o tun si le enu won mo awon ti emi olorun jeri ninu okan wipe won ti di omo olorun igbesi aye tuntun ni won sin gbe nisisin yi awon wonyi le eni ti o joko ni ibi ikokoga ogo awon ni o n gbe abe ojiji olodumare emi o wi fun olorun pe iwole abo ati o di mi olorun mi eni ti emi gbekele ta lo gbekele ni ogonjo oru bi idagiri ba de ta ni gbekele re se epo ti won se sinu igo ti a n pe ni ti won pe ni ero se ohun ni igbekele re bi o ba je ifoju okan se epo lasan lasan o n le isu lo o mo wipe bi aisan ba de esu lo wa n di e se epo ti awon elese se igo ti awon elese se owo ese ti won fun ara e to te bonu igo to fi ro to fi si atari omode se o lo le esu lo ifoju okan ni o ni olorun olodumare eni giga eni ayeraye eni igbani o ni oun ni igbekele mi eni ti emi gbekele ni tooto ohun o gba o ninu ikekun awon peyepeye awon tafatafa awon ti won ma n tafa ninu aye si eniyan ati ninu ajakale arun buburu yo fi iye re bu o abe iye apa re ni wo si gbekele otito re ni yo si se asa ati apata re iwo ki yo beru nitori eru oru tabi fun ofa ti n fo le osan tabi fun ajakale arun ti n rin kiri le okunkun tabi fun iparun ti n pani ti n runi le osan gangan egberun yo subu le egbe re awon ti ko ni abo niyen o awon ti won fi eke ati iro se abo won awon ti won gbekele ohun ti o wa ninu aye won ma subu ni egbe egberun le egbe re ati le egbarun le apa otun re sugbon ki o sumo odo re kiki oju re bi o ba je ko ti fi Jesu se abo re bi o ba ti ba je pe Jesu ti di olugbala fun o ti a ti gba o kuro ninu ese kuro ninu ija kuro ninu aso kuro ninu irinkirin kuro ninu afi oro kelebanijo ni o so fun o wipe kiki oju re le iwo fi ma ri le o fi ma ri ti o si ma wo ere awon eniyan buburu nitori iwo oluwa ni se abo mi o le ma bere lowo ara re ma tan ra eje o se olorun ni abo re se oluwa le abo re
tabi eyi to so sile eyi to fi si abe ibosun re eyi ti o fi si inu apoti re se ohun ni ibi abo fun o bi o ba je itanje gbate eyan kuro nile ti o fi ogun dudu ti a lo atare ati alangba ti a jo ninu ina ti a de ti a ti a so sinu awo agutan gbati agutan wa laaye ti o se onire agutan tolorun fun wa ka ma je ka ma sanra awon eyan won tun so di nkan mi won so di eru jeje won tun mu awo re won tun di edu kan sinu e won tun fi sinu le bo ba fe jade ki edu ni ki o ma so ohun ini e abajo ti o le nko leru ayi bo ba wa loja ki o le ta atun fi nkan bi e bi eyo owo te ati lo wa lati bi kan ati atun fi si abe apere ti a fi ta nkan abajo ti agbe agba na le olowo ṣugbọn bi o ba je pe gbogbo nkan won ni ni o ko sonu ti o so wi pe oluwa le abo mi o sin sese lori mi to pe mo se ye bi ele oju re o so fun a wi pe kiki oju re ni o ma firi ti o si ma wo ere awon eniyan buburu nitori iwo oluwa ni se abo mi iwo ti fi oga ogo se ibugbe re buburu kan ki o subu lu o be ni arukarun ki o sun mo ile re eyi ni abo ti o daju fun awon ti won gbekele olorun ba mi wo Deuteronomy ori iketa le ni ogbon Deuteronomy ori iketa le ni ogbon 33 eta lati ese ikerin dini ogbon 26 titi de ikokan dini ogbon nisinsin ni mo fi abo ti o peye abo ti o daju mo fi han o wa ku si owo re bi o ba fe gba abo ti olorun pese fun o Deuteronomy ori keta le ni ogbon lati ese ikerin din ni ogbon ko si eni ti o dabi olorun iwo jesuru ni ti ngun orun mo iran lowo re ati ninu ola nla re le oju orun olorun ayeraye ni ibugbe re olorun ayeraye ni olorun ti o ti wa ki esu ki o to wa olorun ayeraye ni o ti wa ki a to da awon ota re olorun ayeraye ni o ndide ti o so fun esu ati fun awon ota re pe panu mo ti won o si le mi fi si o olorun ayeraye ni eni ti o mo opin lati ibere eni ti o mo atubota aye re eni ti o si setan lati toju re ati lati pa omo o ni olorun ayeraye ni ibugbe re ati ni isale ni apa ayeraye wa ni isale re wo olorun bi o ti ga toni o wa ni oke o dabi abo fun o o si wa ni isale pelu owo re owo nla re owo ti gbani owo ti yoni ninu ofin owo ti yoni ninu iya pelu owo re abe re ni apa ayeraye wa ni isale re o si ti ota kuro ni waju re o si wipe ma parun Israeli si joko le alaafia orisun Jacob nikan ni ile oka ati ti o ti won eni pelu orun re nse irisile alaafia ni fun iwo Israeli ta le o dabi re iwo eniyan ti ati owo oluwa gbala je ko wa ye o nisinsin we pe igbala se pataki ta le o dabi eni ti a ti owo olorun gbala asa iran lowo re ati eni ti se ida olala re awon ota re yo si teriba fun o iwo o si ma te bi giga won mole eni ti o fi olorun se abo re ati apa re awon ti ni a ka nibe yen ninu iwe owe ni a ti so fun wa ni ori ikejile ni ogun iwe owe ori ikejile ni ogun ni ese ikewa ni o so fun wa iru abo ti olorun pese fun wa abo ti o daju iwe owe ori ikejile ni ogun ese ikewa ati ese ikokanla bi eni wepe
Ilé ìṣọ́ agbára ni orúkọ Olúwa. Ìwé òwe orí kejì dín ní ogún ni o. Ẹsẹ̀ kẹwàá, orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni. Olódodo sá wọ inú rẹ̀, ó sì là. Orúkọ Olúwa, orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni. Olódodo sá wọ inú rẹ̀. Kìí ṣe ẹlẹ́ṣẹ̀ o, kìí ṣe ẹlẹ́gàn. Kìí ṣe ẹni tí ò ní fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe, ṣùgbọ́n olódodo, ẹni tí ó ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀, tí ó ti kọ̀ sílẹ̀, ẹni tí ó ti bẹ̀bẹ̀ fún àánú lọ́dọ̀ Olúwa, ẹni tí a ti fi ẹ̀jẹ̀ Jésù wẹ inú ọkàn rẹ̀ mọ́, ẹni tí a ti fi ẹ̀jẹ̀ Jésù rà padà, ẹni tí a ti gba ọkàn rẹ̀ là. Àwọn wọ̀nyí ni olódodo. Orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni. Olódodo sá wọ inú rẹ̀, ó sì là. Ọ̀rọ̀ Ọlọ́rọ̀ ni ìlú agbára rẹ̀. Ó sì dàbí odi gíga lé ojú ara rẹ̀. Ẹni tí ó lé ọ̀rọ̀, a máa fi ọ̀rọ̀ rẹ̀ ṣe ibi gíga, ìlú agbára àti ìlú ààbò. Ẹni tí ó ní ohun ìní, a máa fi ohun ìní yí ara rẹ̀ ká bí ìlú agbára àti bí ààbò. Ṣùgbọ́n èké ni o, ní ojú ara rẹ̀ ni ó ti dàbí odi gíga. Ṣùgbọ́n ẹni tí ó bá ń fẹ́ bọ́ lọ́wọ́ àjàkálẹ̀ àrùn, lọ́wọ́ ikú òjijì, lọ́wọ́ ọfà tí ó ń fò káàkiri ní ọ̀sán gangan, lọ́wọ́ àjàkálẹ̀ àrùn tí òru, àti lọ́wọ́ ohun tí ó ń lọ nínú ayé, oní sáwọ ibi gíga, ilé ìṣọ́ agbára ti Ọlọ́run. Orúkọ Olúwa ni Ọlọ́run sì fi fún wa láti jẹ́ ilé ìṣọ́ yìí. Bí o bá sáwọ inú rẹ̀, ó dájú wípé ọ̀la a ó sì dá ọ ní ìdè. Ẹ̀ṣọ́ Ọlọ́run yóò sì wà lé orí rẹ. Kí a tó lọ gbàdúrà, ni à ń wo Málákì orí kẹta. Málákì orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún. Málákì ni ìwé tí ó gbẹ̀yìn nínú Májẹ̀mú láéláé. Orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún. Nígbà náà lé àwọn tí ó bẹ̀rù Olúwa ń bá ara wọn sọ̀rọ̀ nígbàkúùgbà. Olúwa sì tẹ́tí sí i, ó sì gbọ́, ó sì kọ ìwé ìrántí kan níwájú rẹ̀ fún àwọn tí ó bẹ̀rù Olúwa, tí wọ́n sì ń ṣe àṣàrò. Orúkọ rẹ̀ wọ́n ó sì jẹ́ tèmi ní ìní kan, lé Olúwa àwọn ọmọ ogun wí lé ọjọ́ náà. Tí èmi ó dá, èmi ó sì dá wọn sí gẹ́gẹ́ bí ènìyàn ti máa dá ọmọ rẹ̀ sí tí ó ń sìn. Ọlọ́run sọ wípé ní ọjọ́ wàhálà, ní ọjọ́ ìdágìrì, òun ó dá ọ sí, òun ó ṣe ìtọ́jú rẹ, òun ó jẹ́ ààbò fún ọ. Bí ó bá jẹ́ wípé o fi ara rẹ sínú kíkọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, èyí tí a ń wá, tí a ń sọ fún wa wípé kí a wá kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, kí a wá gbọ́ ti Olúwa, kí Ọlọ́run kí ó lè gbọ́ ti wa, kì í ṣe lásán. Bí o bá wá ní ọjọ́ àyá òní, tí a fi ẹ̀kọ́ Bíbélì ti Yorùbá sí, bí o bá ń wá, tí o ń gbọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí o sì mú ìgbésí ayé rẹ padà bọ̀ sípò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ó ń sọ wípé kì í ṣe lásán, wípé òun á ní ọ gẹ́gẹ́ bí ìní, òun á máa ṣẹ́ṣọ lórí rẹ, òun á sì jẹ́ ibi ààbò rẹ. Kí Ọlọ́run kí ó sì tó lè jẹ́, kí ó tó lè jẹ́ ibi ààbò rẹ, gbogbo ààbò èké, gbogbo irọ́ tí a sá pamọ́ sábẹ́ rẹ̀. Ó ṣe pàtàkì wípé kí a kọ̀ wọ́n sílẹ̀, kí a sì sọ fún Ọlọ́run wípé, Ọlọ́run ìwọ lè ààbò àti agbára mi, ìwọ lè lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú fún mi. Ó sọ pé nítorí náà ni èmi kì yóò bẹ̀rù. Bí a tilẹ̀ ṣí ayé ní ìdí, tí a sì ṣí àwọn òkè ńlá nípò, ẹ̀sí inú òkun, bí omi tilẹ̀ ń hó tí ó sì ń ru, bí òkè tilẹ̀ ń mì nípa ọwọ́ bíbí rẹ̀, odò ńlá kan wà. Ṣíṣe èyí tí ó mú inú ìlú Ọlọ́run dùn, ìbí mímọ́ ọ̀gá ògo, Ọlọ́run ń bẹ̀lẹ̀ àárín rẹ̀, a kì yóò ṣí nídìí. Ọlọ́run yóò ràn án lọ́wọ́ ní kùtùkùtù òwúrọ̀. Olúwa àwọn ọmọ ogun wà pẹ̀lú wa. Ọlọ́run Jákọ́bù lè ààbò wa. Àti jẹ́ kí o di mímọ̀ fún ọ ní àṣálẹ̀ yìí, ibi ààbò tòótọ́, ibi ààbò tí ó dájú, ibi ààbò tí kì í jáni tílẹ̀ ní ọjọ́ ìpọ́njú. Ó wá kù sí ọ lọ́wọ́ láti gbàdúrà, láti wá ojú Olúwa. Bí o bá mọ̀ wípé ẹ̀ṣẹ́ sì wà nínú àgọ́ rẹ, ẹ̀ṣẹ́ wà ní ìgbésí ayé rẹ, kí o sọ fún Ọlọ́run kí ibi ààbò tí Ọlọ́run ti pèsè sílẹ̀ kí ó lè jẹ́ tìrẹ. Gbogbo ààbò èké,
gbogbo iro ti asa pamo si abere ke a je ofin olorun ke ako sile oruka owo ni igbadi ti idini onde ni tabi egba ti asomorun tabi e ti a rimole ni ni ile wa tabi e ti a soro soju ferese tabi si enu ona ke a ja won kuro ke a si so fun olorun wi pe loni o n gba jesu gege bi olugbala re o ko ese sile jesu si je eni ti o ra o pada kuro lowo ese kuro lowo esu kuro lowo eni bi ni bi o ba so fun olorun o daju wi pe yo gbo ti re kepe nigba ti o wa ni tosi nisisin ki o le gbo ti re ki o le gbo adura re bi wa hala ba wa fun o so fun jesu bi o ba tin fi abo ke se isadi re je wo nkan woyi fun olorun ki o si ko sile bi o ba si tin ta ara re je wi pe psalm ni ibi isasi ti re tabi agbelebu ti o soro mo ile tabi omi igo ti aya si mimo loro wi pe yo je ibi abo fun o tabi ile ti ako si agbala ibi kan ni o ro pe yo je ibi abo fun o ati je ki o di mo fun loni e ti o je ibi abo toto oruko oluwa ile iso agbara ni bi olododo ba sa wonu e abodaju eje re ni ati sa le asi ta sile fun imukuru ese wa lofe ni an gba igbala lowo re kepe ki o le gba o ki o le tun igbesi aye re se wa sodo Jesu loni bi o ba jewo ti o si ko ese re sile anu olorun ati idariji lati odo re yo je ti re kepe oluwa yo si gba o je ke asako ki o pada wale bi o ba ti mo olorun tele tele sugbon o tun ti pada sinu aye ati sinu ese pada wa si ile adupe fun ise igbala ti jesu wa lati se fun wa adupe fun iya ti o je nitori ti wa a dupe fun eje ti o ta sile nitori ti wa a si dupe fun oro olorun ti o fi fun wa ati fun awon eniyan ti o ti pese sile lati ma fi oro yi ye wa baba omo ati emi gba ope ati iyin wa opolopo lo wa ni ilu yi ati ni orile ede yi ti won ko ni anfani lati gbo ohun ti o nje ki a gbo nitori o so fun wa pe ibukun ni o fun oju wa fun ti a nri ibukun ni fun eti wa fun ti a ngbo baba nitori ore to se wa yi adupe lowo re gba pe ati yin wa sugba nbe o be ati se olori ire to ti o si ti fun ni anfani to lati gbo oro yin rere oro ti o n gba ese lowo elese ti o si n gba iponju lowo eni ti n jiya
ọ̀rọ̀ tí ó ń fi ààbò fún ẹni tí kò ní ààbò, tí ó ń dá sílẹ̀, tí ó sì tú sílẹ̀, tí ó ń rá ní padà. Abẹ ò wípé gẹ́gẹ́ bí o ti fi ọ̀rọ̀ yìí fún wa lọ́fẹ̀ẹ́, pé ohunkóhun kò ní gbà lọ́wọ́ wa ní orúkọ Jésù. Abẹ ò wípé nígbà kankan nígbèsè ayé wa, a ò ní fi ààyè sílẹ̀ fún ọ̀rẹ́ tàbí fún ẹbí tàbí fún àwọn ẹlẹ̀sìn ní Ìgboro láti gba àǹfààní yìí lọ́wọ́ wa ní orúkọ Jésù. A dúpẹ́ fún nǹkan tí o kọ wa ní àṣálẹ̀ yìí. O ti jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé ikú lè rí ẹ̀ṣẹ̀. O sì ti jẹ́ kí ó di mímọ̀ fún wa pé ọkàn kọ̀ọ̀kan tí ó bá ṣẹ̀ yóò kú. Àti wípé àwọn ojo, àwọn ẹni ríra, àwọn oṣó, àwọn tí ó wà ní ẹgbẹ́ ìmùlẹ̀ tàbí ẹgbẹ́ òkùnkùn tàbí àwọn emèrè, àwọn ẹni ìkà àti àwọn ẹlẹ́ṣẹ̀ tí wọ́n kọ̀ láti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, ó sọ fún wa wípé inú iná ọ̀run àpáàdì ni ìgbẹ̀yìn wọn. A ò sì fẹ́ kí èyí kí ó jẹ́ tiwa. Yà ń bẹ̀ wípé fún iye ọkàn kọ̀ọ̀kan tí ó bá ti kọ ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀ tí ó sì ti jẹ́wọ́ fún ọ tọkàntọkàn, pẹ̀lú ìpinnu láti má padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí mọ́, tí ó sì ń bẹ̀bẹ̀ fún ìwẹ̀nùmọ́ àti ìgbàlà nípa iṣẹ́ ìràpadà Jésù Kristì. A bẹ̀ wípé ìdánilójú ìgbàlà tí o máa ń fi fún àwọn tí ó bá ké pè ọ́, fi fún ọ ní orúkọ Jésù. A sì bẹ̀ wípé ìgbésí ayé ọ̀tún, ìrìn ọ̀tún, ọ̀rọ̀ ọ̀tún, ìwà ọ̀tún, fi ṣe gbogbo àwọn ènìyàn wọ̀nyí lọ́ṣọ̀ọ́ ní orúkọ Jésù. Èyí tí a ti gbọ́ ní àṣálẹ̀ yìí nípa ààbò tí ó dájú, jẹ́ kí ó jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa. Apá ayérayé tí ó sọ fún wa wípé yóò wà ní abẹ́ wa, àti ọwọ́ agbára rẹ tí ó ṣíjibò wá, jẹ́ kí ó jẹ́ tiwa ní orúkọ Jésù. Ó sáà ti sọ fún wa wípé kìkì ojú wa lè ọ̀fìn máa rí èrè àwọn ènìyàn búburú, wípé àrùn kárùn kí ó súnmọ́ àgọ́ wa, nítorí wípé a ti fi Ọlọ́run ayérayé yìí àti Ọlọ́run alágbára, Ọlọ́run Jákọ́bù ṣe bí ààbò wa. A bẹ̀ ọ́ wípé àwọn ìlérí wọ̀nyìí yóò jẹ́ tiwa. Ààbò tí ó wà nínú àwọn ìlérí wọ̀nyìí yóò jẹ́ tiwa. Ibi tí èjìá bá ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀, ibi tí ìṣẹ́níṣẹ́ ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀, ibi tí ọwọ́ ayé ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀, ibi tí ọ̀tánì tí ó ti ń jẹlẹ̀run tí ó sì ń parun tí ó ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀, bàbá mú òpin wá sí nǹkan wọ̀nyí ní orúkọ Jésù. Tú àwọn òǹdè sílẹ̀, mú àwọn aláìsàn láadá. A sì bẹ̀ wípé àwọn tí ó ti yàgàn fọwọ́ tọ wọn, kí ó sì gbọ́ ti wọn, kí ó sì mú ẹ̀dùn ọkàn ẹnì kọ̀ọ̀kan wá, kí o mú ọ sí iwájú ìtẹ́ rẹ, kí o sì ṣe gbogbo wa lóore. A dúpẹ́ pé o ti gbọ́, nítorí a gbàdúrà ní orúkọ Jésù Kristì Olúwa wa.

0: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá, a wá síwájú yín nísinsìnyí. À ń bẹ̀bẹ̀ wípé kí ẹ bá wa sọ̀rọ̀.
1: Bí ẹ̀sìn ti ń bá wa sọ̀rọ̀, à ń bẹ̀bẹ̀ wípé pẹ̀lú ìgbàgbọ́ àti ìgbọràn, gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tòótọ́, a ó tẹ̀síwájú láti ṣe ohun tí ẹ ń bá wa sọ. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. A ti lo àkókò púpọ̀ ní ìgbà tí a ń dáhùn ìbéèrè lórí wíwa inú ìwé mímọ́ ti òní. Nítorí bẹ́ẹ̀, àkókò kúkúrú ni ó wà níwájú wa. Ní àkókò kúkúrú tí ó wà níwájú wa yìí, ni a ó fi máa sọ̀rọ̀ lórí jíjọ̀wọ́ ara ẹni fún ìfẹ́ Ọlọ́run. Jíjọ̀wọ́ ara ẹni fún ìfẹ́ Ọlọ́run. Àwa tí a jẹ́ onígbàgbọ́, Bíbélì pè wá ní ọmọ Ọlọ́run. Láti ìgbà tí a ti gbàgbọ́ nínú Jésù Kristì, ẹni tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀, ó jẹ́ ọ̀tá sí Ọlọ́run. Ó sì jẹ́ ẹni tí kìí fẹ́ gba ìfẹ́ Ọlọ́run tàbí ìlànà Ọlọ́run ní ìgbésí ayé rẹ̀. Ìṣípayá tí Ọlọ́run ti fún wa nínú ọ̀rọ̀ rẹ̀, ó jẹ́ ohun tí ẹlẹ́ṣẹ̀ kìí fẹ́ gbà gẹ́gẹ́ bí ohun tí yóò tọ ní ọ̀nà tóóró tí ó lọ sí ọ̀run. Ènìyàn tí ó jẹ́ ẹ̀dá lásán-làsàn, tí kò tí ì gba oore Ọlọ́run sí ìgbésí ayé rẹ̀, tí kò tí ì ní ìdáríjì ẹ̀ṣẹ̀, ó máa ń jẹ́ ẹni tí ń rìn ní ọ̀nà ti ara rẹ̀. Kò sí lè tẹríba fún ìfẹ́ Ọlọ́run àti ìṣàkóso ọ̀rọ̀ Ọlọ́run ní ìgbésí ayé rẹ̀. Èyí ni Bíbélì ṣe jẹ́ kí ó yé wa wípé ẹlẹ́ṣẹ̀ jẹ́ ọlọ̀tẹ̀ níwájú Olúwa. Bí kìí bá ṣe wípé irú ẹni bẹ́ẹ̀ ronúpìwàdà, ó sì gbàgbọ́ nínú Jésù Kristì tí ó kú fún wa lórí igi àgbélébùú, irú ẹni bẹ́ẹ̀ kò lè di ọmọ Ọlọ́run. Bí a bá ń sọ wípé kí a ronúpìwàdà, èyí jẹ́ wípé kí a wá síwájú Olúwa, kí a jọ̀wọ́ ara wa sí ìfẹ́ Ọlọ́run, kí a sì fi ara wa lélẹ̀ lẹ́sẹ̀ àgbélébùú wípé ohunkóhun tó bá wí fún wa láti ìsinsìnyí lọ ni a ó máa ṣe. Gbà tí a bá ti ní àǹfààní yìí wípé a di ọ̀rẹ́ Ọlọ́run, a di ọ̀kan nínú àwọn ọmọ Ọlọ́run, a wá sínú agboolé ìgbàgbọ́ àti di ẹbí Ọlọ́run, lẹ́sẹ̀kẹsẹ̀ ni a ó rí wípé ìfẹ́ láti gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run wípé ó wà nínú wa. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan ohunkóhun tí í ṣe ìfẹ́ Ọlọ́run. Ohunkóhun tí a mọ̀ wípé Ọlọ́run gbà láàyè ní ìgbésí ayé wa, a ó jọ̀wọ́ ara wa fún láìkùn. Ìjọ̀wọ́ ara ẹni yìí àti ṣíṣe ìfẹ́ Ọlọ́run, èyí ni àmì tí a fi ń dá ọmọ Ọlọ́run mọ̀. Ṣùgbọ́n ní ìdàkejì, a rí wípé àìgbọ́ràn àti ìṣọ̀tẹ̀ ni a fi ń dá àwọn ẹlẹ́ṣẹ̀ àti àwọn ọ̀tá Ọlọ́run ni a fi ń dá wọn mọ̀. A ó sọ nípa ìkókó méjì nínú ẹ̀kọ́ tí a ń kọ́ lónìí yìí. Ìkíní, ẹjọ́ tí Olúwa ń bá àwọn ọlọ̀tẹ̀ wí. Ẹjọ́ tí Olúwa ń bá àwọn ọlọ̀tẹ̀ wí. Ìkejì, ìpè sí ìgbọràn àti ìjọ̀wọ́ ara ẹni. Jẹ́ kí a wo ìwé òwe láti orí kìíní, ẹsẹ̀ ìkẹrìnlélógún. Nítorí tí èmi pè, tí ẹ̀yin sì kọ̀, tí èmi na ọwọ́ mi, tí ẹnìkan kò sì kà á sí. Ṣùgbọ́n ẹ̀yin ti ṣá gbogbo ìgbìmọ̀ mi tì, ẹ̀yin kò sì fẹ́ ìbáwí mi. Èmi pẹ̀lú ó rẹ́rìn ìdààmú yín, èmi ó ṣe ẹ̀fẹ̀. Nígbà tí ìbẹ̀rù yín bá dé, jẹ́ kí a dúró níhìn-ín. Ó jẹ́ ohun tí ó kọni lóminú àti ohun tó bani nínú jẹ́ wípé nígbà tí Ọlọ́run pe àwọn ọmọ Ísíráẹ̀lì, wọ́n kọ etí ikún sí ìpè Ọlọ́run. Èyí jẹ́ wípé wọn ò gbọ́, wọn ò gbà, wọn ò fẹ́ láti ṣe ìfẹ́ Ọlọ́run. Ní orílẹ̀-èdè wa, bí ẹni tí ó juni lọ, bí ó bá ń pe ni, ó jẹ́ ìwà ìrẹ̀lẹ̀ àti ọ̀wọ̀ fún ẹni tí ọ̀wọ́ yẹ nígbà tí a bá dá a lóhùn. Gẹ́gẹ́ bí àwọn ọmọ Ísíráẹ̀lì ti mọ̀, bí ọba ní Ísíráẹ̀lì bí ó bá ń pe ẹnikẹ́ni, oba ti o npe o yi bi o ba ti ran awon onise re we pe oba fe ri o on gbogbo ti o nse bi o ti le wo ki nkan na ki o ti se pataki to ni oni lati fi sile ki o je ipe oba sugbon oba orun olorun orun ohun aye eleda on gbogbo o npe awon omo israeli sugbon o se ni laanu wi pe won ko ipe olorun won ko ohun olorun se amo bi oba ba npe wa tabi bi baba ninu ile tabi baba gbogbo agbole o npe enikan ninu wa bi aba se aigboran si ipe yi a o ri wo pe ejiya yo de nitori be eni olorun fi so fun ni wo pe gba ti ohun ti pe won gege bi eleda won gba ti ohun ti pe won gege bi olorun orun ohun aye gba ti ohun ti pe won gege bi olufe sugbon ti won ko ka ipe ohun si wo pe nitori be ohun o rerin won nigba ti idamo ba de won o si se efe nigba ti iberu won ba de ninu ese keta din logbon nigba ti iberu yin ba de bi iji ati idamu yin bi afeyika iji nigba ti wahala ati arodun ba de si yin nigba na li eyin o kepe mi sugbon emi ki yo dahun won o saferi mi ni kutukutu sugbon won ki yo ri mi nihi ni ari we pe olorun o n ba awon omo israeli wi sugbon ki se fun awon omo israeli nikan ibawi yi kan na ni o kan gbogbo elese loni ati gbogbo asako gbogbo apeyinda apeyinda ni a n pe ni asako eredi ti a fi n pe apeyinda ni asako ni we pe o kuro ni ile o kuro labe itoju olorun o kuro labe ife olorun o sako lo o lo lati ma gbe ile iyo nibi ti enikan ki gbe o lo n gbe asale eni ti o jina si olorun eni ti o ti peyinda eni ti o je omo oninakuna ti olorun n pe sugbon ti ko ka olorun si oni a n pe ni asako tabi apeyinda eyi kan na ni olorun so fun eni kookan ti o je elese eni kookan ti o je asako eni kookan ti o je apeyinda wi pe nigba ti oun pe won se abe akoso se abe oro oun se abe itoju ati ilana sugbon ti won sa awon nkan won yi ti we pe idajo yo ba awon eniyan be lati igba ti eniyan ti subo ninu ogba yi deni ni ati we pe aigboran ati ote ti wa ninu enikookan ti a bi sinu aye yi bi o ba wo awon omo kekeke bi won ti n dagba a ma n ri iwa ote iwa aigboran ninu won o je iwa abinibi won gbe wa se aye be ni enikookan ninu wa ni o ye ki a bere lowo olorun fun iranwo ki iru iwa aigboran be ati ote ki o le kuro ninu eda wa ninu okan wa olorun ti o je olufe ti o si je eni ti o da wa ninu ife re ti o ni si wa ni o ti n pete awon rere awon ohun ayeraye ti o ye ki a ma gbadun won o pese won fun wa bi o ti le je we pe ati sako ni igba popo bi o ti le je wi pe ati je alaigboran tele tele sibe o lora lati binu sibe ko mu idajo wa kankan o n wa wa o n pe wa ki o ba le se wa loore sugbon o se ni laanu we pe opolopo ni o n tesiwaju ni iwa igbagbo iwa aigboran ati iwa ote won gbogbo wa ni ati sako lo ni igba kan ri bẹ́ẹ̀ náà ni fún àwọn ọmọ israeli wọ́n ṣọ̀tẹ̀ sí olúwa bí ó tilẹ̀ jẹ́ wípé ó ti ṣe wọ́n lóore bí ó tilẹ̀ jẹ́ wípé ó ti dáàbò bò wọ́n ó ti pèsè fún wọn ó ti mú wọn wá sí ilẹ̀ tí ó kún fún ọ̀rá púpọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n padà lẹ́yìn ọlọ́run bákan náà ni fún gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ gbogbo ore tí a ti ń rí gbà lọ́wọ́ ọlọ́run gbogbo àánú tí ó ti ń fi hàn fún wa kò jẹ́ kí àwọn wọ̀nyí kí ó tẹríba wọ́n rò wípé ohun tí àwọn ní àti ìgbé ayé tí àwọn ń gbé ó jẹ́ nínú agbára wọn ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti rí fún àwọn ọmọ israeli wípé wọ́n jìyà púpọ̀ a sì sọ ìlú wọn di ahoro nítorí àwọn ìwà ọ̀tẹ̀ àti àìgbọ́ràn wọn be na lori fun elese loni bi enikeni ninu wa bi abate sewaju ninu iwa aigboran ati ote ijiya ni yo gbeyin iru iwa be ye ki awo Jeremiah ori keje Jeremiah ori keje lati ese iketa le logun sugbon eyi ni mo pase fun won wi pe gba ohun mi gbo emi o si je olorun yin eyin o si je eniyan mi ki ese rin ni gbogbo ona mi ona ti mo ti pase fun yin ki o le dara fun yin ese ikerin le logun sugbon won ko gbo Beni, wanko te eti sile. Wan sinri, ni imo ati agidi okan buburu wan. Wan siko e yin wan. Ki, e, ki ishe oji wan simi. Ni yin, ni ari ti olorun kwe awomo Israeli lejo. Ikwe lejo yi kanan, ni o defon eni kokan ti on shi aigboran. Olorun so wipe, on te pashe fun wan. O ti ran awon woli si won lati soro fun won ati lati fun won ni ilana ati ase ohun sugbon won ko eyin si ohun won ko koju won si ohun e je wi pe won ko gboran bi o ti le je wi pe opolopo awon woli ni aran si won sibe sibe won se aigboran wo ese ikerin din logbon sibe won ko gbo temi be ni won ko teti won sile sugbon won mu orun won le won se buburu ju won se buburu ju awon baba won lo bi aba nso nipa ti awon mo israeli ke aran ti we pe oro yi kan na ni ako fun awa na we pe bi awa paapa bi aba je alai gboran bi aba je olote ti a o gboran si oro olorun bi ijiya ti de ba awon mo israeli nitori aigboran won be na ni ijiya yo de ba eni kokan wa mo nbebe we pe ki olorun ki o se wa lele ti omo ki o je ki a je eni ti ngboran ki ijiya ti nde ba alai gboran ati olote ki o ma ba je ipin wa ninu Isaiah ori karun dini adorin Isaiah ori karun dini adorin ese ikeji ni gbogbo ojo ni mo ti na owo mi si awon olote eniyan ti rin li ona ti ko dara nipa ero ara won eyi ni olorun tun so nipa ti awon mo israeli we pe ni gbogbo ojo ni ohun ti ran awon oluko ohun ran awon woli ohun ran awon ajihin rere ohun ran awon oniwaasu awon ti won so nipa oro olorun fun won sugbon won je alagidi ati olote eniyan nje bi a ba nso yi nipa ti awon israeli nje a o le so be nipa re nipa eni kokan wa se olorun o ti so fun wa nipa awon ni wasu ti o fun wa wi pe ani lati ronupo ada ise wa bi olorun ba ti ranse si wa wi pe ohun bere ironupo ada lowo wa kini de ti a ri eni kokan ti ko ti ironupo ada bi olorun ba ti ranse si wa wi pe atunse je ohun ti o se pataki ani lati mu ona wa to ni waju oluwa wi pe bi a ba ti ri eni ti a se tele tele gba ti a ba ti wa wole ni waju oluwa ti a so pe ki o dariji wa ni igba kan na ti a tin gba ore ofe yi lati owo oluwa ni ani lati lo ba awon ti a ti se tele tele ki a bere idariji lowo won bi a ba ti so be fun wa e se ti a ofi se atunse igbesi aye wa bi olorun ba so fun wa pe awa ti a njale tele tele ki a ma se jale mo awa ti a nrede oru tele tele awa ti a rinrin kunrin tele tele ki a ma se be mo kini se ti a o gboran awa ti olorun ti so fun ti o ti ranse si wi pe isota olorun ni wi pe a n ba aye dore wi pe a tun lo njebo pelu awon ti o wa ninu aye tabi wi pe isoso aye iwoso aye ati kikun ete kikun oju ti awon aye ma nse o je iwa awon ti o lolorun bi Jezebeli ti a ri ninu bibeli bi olorun ba ti kilo fun wa bi o ba ti ranse si wa bi o ba ti so fun wa iru irin ti o ye ki onigbagbo rin e se ti a o fi se ohun ti olorun fe e se ti a fi nse aigboran si olorun awa ti a ba nse be ti a nse aigboran ti a fi eti didi ti a ko eti didi si oro olorun o je wi pe adabi awon olote ile israeli o sese ki a ri awon omo israeli ki o ma so wi pe ona ti awon woli won awon iranse ti olorun ran si won ona ti won fi gbe nkan won yi kale ni oye won dara dara tabi wi pe won o gbe kale pelu ife nitori a ma ri wi pe esun yi kan na ni awon elomiran won ma fi sun awon oniwaso wa loni won so wi pe ah awon oniwaso wa ni fe ni

tí ó tilẹ̀ jẹ́ wípé onífẹ̀ẹ́ ni Jésù Kristi ìfẹ́ tí Jésù Kristi tó fi hàn wọ́n yìí kò mú ọ̀tẹ̀ àti àìgbọràn kúrò nínú ọkàn wọn àwọn ẹlòmíràn tí wọ́n fi ẹ̀sùn kàn wá wípé a ò nífẹ̀ẹ́ wípé èyí ni wọn ò fi ṣe ìfẹ́ ọlọ́run wọn sọ wípé àwọn adarí tí a ṣẹ̀ṣẹ̀ fi sí orí ẹkùn àwọn ni ò sọ fún wọn dáradára èyí tí olùṣọ́ àgùntàn sọ fún wọn kọ́ èyí tí ẹ̀mí ọlọ́run fún ara rẹ̀ tí ó ń sọ fún ọ ńkọ́ ìgbà tí ó ń ka bíbélì tí ẹ̀mí ọlọ́run tó ń sọ fún ọ tó ń júwe nǹkan fún ọ pé kí èyí kúrò nígbèsè ayé rẹ kí èyí kúrò nígbèsè ayé rẹ ṣé ẹ̀mí ọlọ́run tó ń sọ fún ọ ṣé kò ní ìfẹ́ tó ní àwáwí ni nǹkan wọ̀nyí jẹ́ kí a wo ìwé Matthew ìrìnrìn ti Matthew orí kẹtàlélógún ẹsẹ̀ ìkẹtàdínlógójì Jerusalem Jerusalem Ìwọ tí ó pa àwọn wòlíì tí ó sì sọ òkúta lu àwọn tí a rán sí ọpa ìgbà mélòó lè èmi ń fẹ́ ràdọ̀bo àwọn ọmọ rẹ bí àgbébọ̀ adìẹ tí ràdọ̀bo àwọn ọmọ rẹ lábẹ́ apá rẹ ṣùgbọ́n ẹ̀yin kò fẹ́ ṣàwò a fi ilé yín sílẹ̀ fún yín lé ahoro Jésù Kristi ni ó sọ̀rọ̀ yìí sori wípé bí jésù kristi tilẹ̀ jẹ́ ẹni tí ó ní ìfẹ́ síbẹ̀ àwọn wọ̀nyí kò gba jésù ó ní ó to àwọn tirẹ̀ wá ṣùgbọ́n àwọn tirẹ̀ kò sì gbá ṣùgbọ́n iye àwọn tí ó gbá àwọn ni ó fi agbára fún láti di ọmọ ọlọ́run ọ̀rọ̀ yìí kan náà ni ọlọ́run tún rán sí wa wípé kí a má ṣe bí àwọn ọlọ̀tẹ̀ ara ilé ísírẹ́lì bí wọ́n ti ṣe wípé kí a gbọ́ràn sí olúwa kí a jọ̀wọ́ ìfẹ́ wa èrò wa ọ̀nà wa kí a jọ̀wọ́ ohun gbogbo fún ọlọ́run kí a sọ fún ọlọ́run wípé ìfẹ́ tirẹ̀ ni a ó ṣe ṣùgbọ́n kí a tó lè ṣe ìfẹ́ ọlọ́run a ní láti ní ìyípadà ọkàn nítorí kò sí ní agbára ẹ̀dá kan láti lè ṣe ìfẹ́ ọlọ́run bí kì í bá ṣe wípé irú ènìyàn bẹ́ẹ̀ ó ní ìyípadà ọkàn ó ní oore ọ̀fẹ́ láti ọ̀dọ̀ ọlọ́run wá nínú Róòmù orí kẹjọ ẹsẹ̀ ìkeje àti ẹsẹ̀ ìkẹjọ ni a ti ń kà á Róòmù orí kẹjọ láti ẹsẹ̀ ìkeje nítorí èrò ti ara ọ̀tá ni sí ọlọ́run nítorí kì í tẹríba fún òfin ọlọ́run òun kò tilẹ̀ lè ṣe é bẹ́ẹ̀ ni àwọn tí ó wà nínú ara kò lè wo ọlọ́run èyí ń sọ nípa àwọn tí kò tíì ní ìgbàlà wípé àwọn tí ó wà nínú ara àwọn tí ó ń ṣe ìfẹ́ inú ara wọn àwọn tí ó wà nínú ẹ̀ṣẹ̀ àbínibí síbẹ̀ tí ẹ̀ṣẹ̀ àbínibí yìí tí ó sì ń so èso ní ìgbésí ayé wọn èso ọ̀tẹ̀ àti èso àìgbọ́ràn wọn kò lè wo olúwa nítorí bẹ́ẹ̀ kí a tó lè di ẹni tí ó wo olúwa kí a tó lè di ẹni tí ń gbọ́ràn sí olúwa a ní láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa kí a kọ̀ ọ́ sílẹ̀ a ní láti tọrọ ìdáríjì kí a gba ìdáríjì láti ọ̀dọ̀ olúwa a ní láti ní ìgbàgbọ́ nínú Jésù Kristi ẹni tí ó kú fún wa láti kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ nígbà tí a bá ṣe bẹ́ẹ̀ ni a rí wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni ọlọ́run yóò máa pè wá sí ìjọ̀wọ́ ara ẹni àti ìgbọ́ràn èyí ló mú wa lọ sí ìkókó kejì ìpè ọlọ́run sí ìgbọ́ràn àti ìjọ̀wọ́ ara ẹni èyí jẹ́ wípé bí o bá ti di ọmọ ọlọ́run ọlọ́run pe ẹnì kọ̀ọ̀kan wa wípé ó yẹ kí a wá sínú ìgbọ́ràn kí a sì jọ̀wọ́ ara wa fún ọlọ́run láì jiyàn láì máa sọ fún ọlọ́run wípé a ò lè ṣe èyí tàbí a ò lè ṣe èyí ni ọlọ́run pè ọ́ sí ìgbọ́ràn àti ìjọ̀wọ́ ara rẹ yẹ kí a wo Matthew orí kọkànlá ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n àti ìkọkàndínlọ́gbọ̀n ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wúwo lé lórí èmi ò sì fi ìsinmi fún yín ìpè tí a kà jáde yìí ó pín sí ọ̀nà méjì lákọ̀ọ́kọ́ Jésù Kristi ń pe gbogbo ẹlẹ́ṣẹ̀ tí a di ẹrù wúwo lé lórí gbogbo ẹlẹ́ṣẹ̀ tí ń ṣe àìsinmi tí ń ṣe làálàá tí ń ṣiṣẹ́ ṣùgbọ́n tí a ń sọ fún wípé iṣẹ́ ara wa òdodo ara ẹni wípé kò lè gbà wàhálà nítorí bẹ́ẹ̀ Jésù Kristi ó ń pe gbogbo ọkàn aṣáko ó ń pe gbogbo ọkàn ẹlẹ́ṣẹ̀ ó ń pe gbogbo àwọn tí ó ti kọ ẹ̀yìn sí ìhìn rere àwọn tí wọ́n ti jẹ́ ọ̀tá ọlọ́run ó ní ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yìn tí ń ṣiṣẹ́ ṣùgbọ́n tí ó jẹ́ wípé iṣẹ́ tí ẹ ń ṣe kò lè fún yín ní ìgbàlà iṣẹ́ òdodo ara wa kò lè fún wa ní ìdáláre níwájú olúwa àti ẹ̀yìn tí a di ẹrù wúwo lé lórí nítorí ẹ̀ṣẹ̀ máa ń fa ìbà

Ọlọ́run, ẹ má ṣe ka ìdánwò iná, ìdánwò tí ó le láńpẹ́ bẹ́ẹ̀, ìdánwò tí ń jóni lára láńpẹ́ bẹ́ẹ̀, ìdánwò tí ó dàbí ẹni pé a kò ríro èyí rí láńpẹ́ bẹ́ẹ̀, ó ní tí ń bẹ láàrin yín, èyí tí ó dé sí yín láti dán yín wò, láti dán ìgbàgbọ́ yín wò, láti dán ìfẹ́ yín sí Ọlọ́run wò, láti dán ìjólótọ́ yín wò, láti dán ìfara ẹni rúbọ ìjọwọ́ ara yín lọ́wọ́ fún Ọlọ́run, láti dán wò, láti dán gbogbo àwọn ìlérí tá a ti ń ṣe fún Ọlọ́run, má jẹ̀mú tí a ti ń bá Ọlọ́run dá, láti dán wọn wò. Ó ní àwọn ìdán wọ̀nyí tí ó dé sáàrin wa, láti dán ìgbàgbọ́ wa wò, láti dán ìfẹ́ wa wò, láti dán ìjọ̀wọ́ ẹni lọ́wọ́ tí a ní, láti dán wò. Ó ní bí ohun àjèjì tí ó dé bá yín, ṣùgbọ́n níwọ̀n bí ẹ̀yin ti jẹ́ alábápín ìyá Kristi, ẹ máa yọ̀, kí ẹ sì lè yọ ayọ̀ púpọ̀ nígbà tí a bá fi ògo rẹ̀ hàn. Nítorí bẹ́ẹ̀, ẹ jẹ́ kí a máa yọ̀ ní ìgbà gbogbo ní ìparí. Jẹ́ kí a wo ohun tó máa ń ṣẹlẹ̀ bí a bá ní ayọ̀ Ọlọ́run yìí ní ìgbésí ayọ̀ ní ìgbésí ayé wa. Bí a bá fi ayọ̀ gba ohun gbogbo, inú ni bí ni dé ni, ìyàn ló dé tàbí àríjẹ tàbí àríṣẹ́ṣe tàbí inú túbú ni a tilẹ̀ fi wá sí nítorí ìgbàgbọ́ nínú Kristi, tàbí ìbànújẹ́ ni, tàbí ó pé a ní ìkólọ ẹrù àbí dúkìá ayé yìí, tàbí a ní àwọn ìdánwò bí iná tó ń jóni, tàbí a ní àwọn ogun tó ń jà yí wa ká. Kí ni ó yẹ kí a ṣe? Bí o ti rí nínú Bélì, ó yẹ kí a máa yọ̀. Bí a bá ń yọ̀ bẹ́ẹ̀, kí ni àwọn nǹkan tí yóò ṣẹlẹ̀? Jẹ́ kí a wò ó àpẹẹrẹ kan ní ìgbésí ayé ọba kan nínú Bíbélì, nínú Chronicle 2:20 láti ẹsẹ̀ ìkíní. Ó sì ṣe lẹ́yìn èyí tí àwọn ọmọ Moabu àti àwọn ọmọ Ammoni àti nínú àwọn ọmọ Edomu pẹ̀lú wọn gbé ogun tọ Jehoshaphati wá, ẹsẹ̀ ìkẹta, Jehoshaphati sì bẹ̀rù, ó sì fi ara rẹ̀ sí àti wá Olúwa, ó sì kéde ààwẹ̀ já gbogbo Juda wo, ẹsẹ̀ ìkọkànlélógún, ó sì bá àwọn ènìyàn náà gbèrò, ó bi wọn pé kí ló yẹ ká ṣe, nítorí wàhálà ti délẹ̀, ogun ti dé, kí ló yẹ ká ṣe, kí ni àmọ̀ràn tí wọ́n fẹ́ fún òun gẹ́gẹ́ bí ọba, kí ni ìgbésẹ̀ tí ó yẹ kí a gbé kí ogun yìí kí ó lè parí, nítorí àwọn ènìyàn wọ̀nyí bí wọ́n bá jẹ́ kí ogun yìí kí ó máa tẹ̀síwájú, ó dájú wípé ohun tí ó máa ń ṣẹlẹ̀ lẹ́yìn ogun ni pé wàhálà ìyàn àìríjẹ yóò dé. Inú nibí ni yóò sì dé bí àwọn wọ̀nyí bá ṣẹ́gun wọn, wọ́n máa fìtí wọn na wọn, wọ́n máa ṣe wọ́n ní wàhálà, ó ṣeéṣe kí wọ́n kó àwọn mìíràn nínú àwọn jagunjagun wọn, kí wọ́n kó wọn lọ sí ilé àjèjì, kí wọ́n sọ wọ́n di ẹrú. Ìbànújẹ́ púpọ̀ ni ó sì máa ń tẹ̀lé irú nǹkan bẹ́ẹ̀, nítorí pé a ó ya ẹbí nípa, a ó mú bàbá kúrò, yóò kó ìyá àti àwọn ọmọ láì sí olùpèsè àti olùtọ́jú fún wọn. Ó ṣeéṣe kí a rí wípé a ó ba ọ̀pọ̀lọpọ̀ dúkìá, ọ̀pọ̀lọpọ̀ ilé, ọ̀pọ̀lọpọ̀ ohun ìní wọn jẹ́ nítorí ogun yìí. Ó ṣeéṣe kí ó mú ìdánwò ńlá bá wọn. Ogun yìí ó jẹ́ ohun tí ó bà wọ́n lẹ́rù. Ṣùgbọ́n nígbà tí Jehoshaphati tí ó rí ogun ńláńlá tí ó dé bá wọn yìí, àwọn ọba kẹfẹ̀rí tí wọ́n parapọ̀ tí wọ́n ń fẹ́ láti ṣẹ́gun wọn, ó gbìmọ̀ pẹ̀lú àwọn ènìyàn rẹ̀ wípé kí ni kí ó yẹ kí a ṣe, kí ni ìmọ̀ràn tí wọ́n fún wẹ́sẹ̀ ìkọkànlélógún lẹ́ẹ̀kan sí. Ó sì bá wọn àwọn ènìyàn náà gbèrò, ó sì yan àwọn akọrin sí Olúwa tí yóò máa yin ẹwà ìwà mímọ́ bí wọ́n ti ń jáde lọ níwájú ogun náà, àti láti máa wípé ẹ̀yin Olúwa, nítorí tí àánú rẹ̀ dúró láéláé, àwọn wọ̀nyí yọ̀ níwájú Olúwa. Wọn kò tí ì ṣẹ́gun, ṣùgbọ́n wọ́n ń yọ̀. Wọn kò tí ì rí ìparí ogun yìí, ṣùgbọ́n wọ́n ń yọ̀. Àwọn ọ̀tá wọn sì ń lépa wọn, ṣùgbọ́n wọ́n ń yọ̀. Ǹjẹ́ ẹ̀wọ̀n ń ṣe bẹ́ẹ̀? Nígbà tí àwọn ọ̀tá wà nítòsí, nígbà tí ó dàbí ẹni wípé wàhálà wà fún jẹ́ ń yọ̀ nínú Olúwa, wẹ́sẹ̀ 22, nígbà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní kọrin, tí wọ́n sì ń yin Olúwa, Olúwa yan ogun ẹ̀yìn sí àwọn ọmọ Ammoni àti Moabu àti àwọn ará òkè Seiri tí ó wá sí Juda, ó sì kọlù wọn. Báyìí ni a rí pé ìṣẹ́gun lè dé fún àwa náà, bí a bá ń yọ̀ nínú Olúwa, bí a bá ń kígbe sí Olúwa, bí a bá ń kọ ní iwájú Olúwa. Ó yẹ kí a dìde dúró, ó yẹ kí a sọ fún Ọlọ́run wípé àwa ń yọ̀ níwájú rẹ̀, ó yẹ kí a kọrin níwájú Olúwa, ó yẹ kí a rìn níwájú Olúwa, ó yẹ kí a sọ fún Ọlọ́run wípé a ti di ti Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, nínú wàhálà, nínú ìyàn, nínú ìpọ́njú, nínú níbini, nínú ohunkóhun tí ó lè dé bá nínú ayé yìí, wípé a ó máa yọ̀ níwájú Olúwa. Gbé ohùn rẹ̀ sókè kí o yọ̀ níwájú Olúwa. Àwọn wọ̀nyí nígbà tí wọ́n rí

0: Ìrere ti Jòhánù, orí ìkẹẹ̀dógún. Èmi ni àjàrà tòótọ́, bàbá mi sì ni olùṣọ́gbà. Gbogbo ẹ̀ka nínú mi tí kò bá so èso, òun á mú un kúrò. Gbogbo ẹ̀ka tí ó bá sì so èso, òun á wẹ̀ ẹ́ mọ́ kí ó lè so èso sí i. Ẹ̀yin mọ́ ní ìsinsìnyí nítorí ọ̀rọ̀ tí mo ti sọ fún yín. Ẹ máa gbé inú mi, èmi ó sì máa gbé inú yín. Gẹ́gẹ́ bí ẹ̀ka kò ti lè so èso fún ara rẹ̀, bí kò ṣe pé ó bá gbé inú àjàrà. Bẹ́ẹ̀ ni ẹ̀yin, bí kò ṣe pé ẹ bá ń gbé inú mi, èmi ni àjàrà, ẹ̀yin ni ẹ̀ka. Ẹni tí ó ń gbé inú mi àti èmi nínú rẹ̀, òun yóò so èso ọ̀pọ̀lọpọ̀. Nítorí ní yíya ara yín kúrò lọ́dọ̀ mi, ẹ kò lè ṣe nǹkan. Bí ẹnìkan kò bá gbé inú mi, a gbé e sọnù gẹ́gẹ́ bí ẹ̀ka, a sì gbẹ, wọn a sì kó wọn jọ, wọn a sì sọ wọn sínú iná, wọn a sì jóná. Bí ẹ̀yin bá ń gbé inú mi, tí ọ̀rọ̀ mi bá sì ń gbé inú yín, ẹ ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́, a ó sì ṣe é fún yín. Nínú èyí ni ayin bàbá mi lógo pé kí ẹ̀yin kí ó máa so èso púpọ̀, ẹ̀yin ó sì di ọmọ ẹ̀yìn mi. Gẹ́gẹ́ bí bàbá ti fẹ́ mi, bẹ́ẹ̀ ni èmi sì fẹ́ yín, ẹ dúró nínú ìfẹ́ mi. Bí ẹ̀yin bá pa òfin mi mọ́, ẹ ó dúró nínú ìfẹ́ mi. Gẹ́gẹ́ bí èmi ti pa òfin bàbá mi mọ́, tí mo sì dúró nínú ìfẹ́ rẹ̀. Nǹkan wọ̀nyí ni mo ti sọ fún yín, kí ayọ̀ mi kí ó lè wà nínú yín, àti kí ayọ̀ yín kí ó lè kún. Èyí ni òfin mi, pé kí ẹ̀yin kí ó fẹ́ràn ara yín, gẹ́gẹ́ bí mo ti fẹ́ràn yín. Kò sí ẹnìkan tí ó ní ìfẹ́ tí ó tóbi ju èyí lọ, pé ẹnìkan fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ nítorí àwọn ọ̀rẹ́ rẹ̀. Ọ̀rẹ́ mi ni ẹ̀yin ṣe, bí ẹ bá ṣe ohun tí èmi pa láṣẹ fún yín. Èmi kò pè yín ní ọmọ ọ̀dọ̀ mọ́, nítorí ọmọ ọ̀dọ̀ kò mọ ohun tí Olúwa rẹ̀ ń ṣe. Ṣùgbọ́n èmi pè yín ní ọ̀rẹ́, nítorí ohun gbogbo tí mo ti gbọ́ láti ọ̀dọ̀ bàbá mi wá, mo ti fi hàn fún yín. Kì í ṣe ẹ̀yin ni ó yàn mí, ṣùgbọ́n èmi ni ó yàn yín, mo sì fi yín sípò kí ẹ̀yin kí ó lè lọ, kí ẹ sì so èso àti kí èso yín lè dúró, kí ohunkóhun tí ẹ bá béèrè lọ́wọ́ bàbá ní orúkọ mi, kí ó lè fi yín fún yín. Nǹkan wọ̀nyí ni mo pa láṣẹ fún yín, pé kí ẹ̀yin kí ó fẹ́ràn ara yín. Bí ayé bá kórira yín, ẹ mọ̀ pé ó ti kórira mi ṣáájú yín. Ìbáṣepé ẹ̀yin ṣe ti ayé, ayé ìbá fẹ́ àwọn tirẹ̀. Ṣùgbọ́n nítorí tí ẹ̀yin kì í ṣe ti ayé, ṣùgbọ́n èmi ti yàn yín kúrò nínú ayé, nítorí èyí ni ayé ṣe kórira yín. Ẹ rántí ọ̀rọ̀ tí mo ti sọ fún yín pé ọmọ ọ̀dọ̀ kò tóbi ju Olúwa rẹ̀ lọ. Bí wọ́n bá ti ṣe inúnibíni sí mi, wọ́n ó ṣe inúnibíni sí yín pẹ̀lú. Bí wọ́n bá ti pa ọ̀rọ̀ mi mọ́, wọ́n sì pa tiyín mọ́ pẹ̀lú. Ṣùgbọ́n gbogbo nǹkan wọ̀nyí ni wọ́n ṣe sí yín nítorí orúkọ mi. Nítorí tí wọn kò mẹni tí ó rán mi, ìbáṣepé mi kò ti wá kí n sì ti bá wọn sọ̀rọ̀. Wọn kì bá ti ní ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n ní ìsinsìnyí wọ́n di aláìrèwí fún ẹ̀ṣẹ̀ wọn. Ẹni tí ó bá kórira mi, ó kórira bàbá mi pẹ̀lú. Ìbáṣepé mi kò ti ṣe iṣẹ́ wọn ní láàrin wọn, tí ẹlòmíràn kò ṣe rí. Wọn kì bá ti ní ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n ní ìsinsìnyí wọ́n ti rí i, wọ́n sì kórira àti èmi àti bàbá mi. Ṣùgbọ́n èyí ṣe kí ọ̀rọ̀ tí a kọ nínú òfin wọn kí ó lè ṣe pé wọ́n kórira mi lé àìnídìí. Ṣùgbọ́n nígbà tí olùtùnú náà bá dé, ẹni tí èmi ò ràn sí yín láti ọ̀dọ̀ bàbá wá, àní ẹ̀mí òtítọ́ ni tí ń ti ọ̀dọ̀ bàbá wá, òun náà ni yóò jẹ́rìí mi. Ẹ̀yin pẹ̀lú yóò sì jẹ́rìí mi, nítorí tí ẹ̀yin ti wà pẹ̀lú mi láti ìpilẹ̀ṣẹ̀ wá.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìrere ti Jòhánù, orí ìkẹrìndínlógún. Nǹkan wọ̀nyí ni mo ti sọ fún yín, kí a má bàa mú yín kọsẹ̀. Wọ́n ó yọ yín kúrò nínú sinagogu, àní àkókò ń bọ̀ tí ẹnikẹ́ni tí ó bá pa yín yóò rò pé òun ṣe èsì fún Ọlọ́run. Nǹkan wọ̀nyí ni wọ́n ó sì ṣe nítorí tí wọn kò mọ bàbá, wọn kò sì mọ̀ mí. Ṣùgbọ́n nǹkan wọ̀nyí ni mo ti sọ fún yín pé nígbà tí wákàtí wọn bá dé, kẹ́ lè rántí wọn pé mo ti wí fún yín. Ṣùgbọ́n èmi kò sọ nǹkan wọ̀nyí fún yín láti ìpilẹ̀ṣẹ̀ wá, nítorí tí mo wà pẹ̀lú yín. Ṣùgbọ́n ní ìsinsìnyí, èmi ń lọ sọ́dọ̀ ẹni tí ó rán mi. Kò sì sí ẹnìkan nínú yín tí ó bi mí léèrè pé níbo ni ìwọ ń lọ. Ṣùgbọ́n nítorí mo sọ nǹkan wọ̀nyí fún yín, ìbínú jẹ́ kun ọkàn yín. Ṣùgbọ́n òtítọ́ ni èmi ń sọ fún yín, àǹfààní ni yóò jẹ́ fún yín bí èmi bá lọ. Nítorí bí èmi kò bá lọ, olùtùnú kì yóò tọ̀ yín wá. Ṣùgbọ́n bí mo bá lọ, èmi ó ràn sí yín. Nígbà tí òun bá sì dé, yóò fi òye yé aráyé ní ti ẹ̀ṣẹ̀ àti ní ti òdodo àti ní ti ìdájọ́. Ní ti ẹ̀ṣẹ̀ nítorí tí wọn kò gbà mí gbọ́, ní ti òdodo nítorí tí èmi ń lọ sọ́dọ̀ bàbá, ẹ̀yin kò sì rí mi mọ́. Ní ti ìdájọ́ nítorí tí a ti ṣe ìdájọ́ aládé ayé yìí. Mo ní ohun púpọ̀ láti sọ fún yín pẹ̀lú, ṣùgbọ́n ẹ kò lè gbà wọ́n ní ìsinsìnyí. Ṣùgbọ́n nígbà tí òun, àní ẹ̀mí òtítọ́ ni bá dé, yóò tọ yín sí ọ̀nà òtítọ́ gbogbo, nítorí kì yóò sọ ti ara rẹ̀. Ṣùgbọ́n ohunkóhun tí ó bá gbọ́, òun ni yóò máa sọ, yóò sì sọ ohun tí ń bọ̀ fún yín. Òun ó máa yìn mí lógo, nítorí tí yóò gbà nínú ti èmi, yóò sì máa sọ fún yín. Ohun gbogbo tí bàbá ní tèmi ni, nítorí èyí ni mo ṣe wí pé òun ó gbà nínú tèmi, yóò sì sọ fún yín. Nígbà díẹ̀, ẹ̀yin kì yóò sì rí mi, àti nígbà díẹ̀, ẹ̀wẹ̀, ẹ ó sì rí mi, nítorí tí èmi ń lọ sọ́dọ̀ bàbá. nítorí náà òmíràn nínú àwọn ọmọ ẹyin rẹ ń bá ara wọn sọ pé kí ni èyí tó ń wí fún wa yìí nígbà díẹ ẹyin kì yóò sì rí mi àti nígbà díẹ ẹwẹ ẹyin ó sì rí mi àti nítorí tí èmi ń lọ sọdọ bàbá nítorí náà wọn wí pé kí ni èyí tí ó wí nígbà díẹ àwa kò mọ tí ó wí Jésù sátìmọ̀ pé wọ́n ń fẹ́ láti bi òun léèrè ó sì wí fún wọn pé ẹ̀yin ń bi ara yín léèrè ní ti èyí tí mo wí pé nígbà díẹ ẹ̀yin kì yóò sì rí mi àti nígbà díẹ ẹ̀wẹ̀ ẹ̀yin ó sì rí mi lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín pé ẹ̀yin ó máa sọkún ẹ ó sì máa pohùn réré ẹkún ṣùgbọ́n àwọn aráyé yóò máa yọ̀ inú yín yóò sì bàjẹ́ ṣùgbọ́n ìbìnújẹ́ yín ni yóò sì di ayọ̀ nígbà tí obìnrin bá ń rọbí a ní ìbìnújẹ́ nítorí tí wákàtí rẹ̀ dé ṣùgbọ́n nígbà tí ó bá ti bí ọmọ náà tán òun kì í sì rántí ìrora náà mọ́ fún ayọ̀ nítorí a bí ènìyàn sí ayé nítorí náà ẹ̀yin ní ìbìnújẹ́ ní ìsinsìnyí ṣùgbọ́n èmi ó tún rí yín ọkàn yín yóò sì yọ̀ kò sì sí ẹni tí yóò gba ayọ̀ yín lọ́wọ́ yín àti ní ijọ́ náà ẹ̀yin kì yóò bí mi léèrè ohunkóhun lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín ohunkóhun tí ẹ̀yin bá béèrè lọ́wọ́ bàbá ní orúkọ mi òun ó fi fún yín títí di ìsinsìnyí ẹ kò tí ì béèrè ohunkóhun ní orúkọ mi ẹ béèrè ẹ ó sì rí gbà kí ayọ̀ yín kí ó lè kún nǹkan wọ̀nyí ni mo ti fi òwe sọ fún yín ṣùgbọ́n àkókò dé nígbà tí èmi kì yóò fi òwe bá yín sọ̀rọ̀ mọ́ ṣùgbọ́n èmi ó sọ ti bàbá fún yín gbangba ní ọjọ́ náà ẹ̀yin ó béèrè ní orúkọ mi èmi kò sì wí fún yín pé èmi ó béèrè lọ́wọ́ bàbá fún yín nítorí tí bàbá ti kára rẹ̀ fẹ́ràn yín nítorí tí ẹ̀yin ti fẹ́ràn mi ẹ sì ti gbàgbọ́ pé lọ́dọ̀ Ọlọ́run ni èmi ti jáde wá mo ti ọ̀dọ̀ bàbá jáde wá mo sì wá sí ayé ẹ̀wẹ̀ mo fi ayé sílẹ̀ mo sì ń lọ sọ́dọ̀ bàbá àwọn ọmọ ẹ̀yin rẹ̀ wí fún un pé wò ó nígbà yìí ni ìwọ ń sọ̀rọ̀ gbangba ìwọ kò sì sọ ohunkóhun ní òwe nígbà yìí ni àwa mọ̀ pé ìwọ mọ ohun gbogbo ìwọ kò ní kí á bí ọ léèrè nípa èyí ni àwa gbàgbọ́ pé lọ́dọ̀ Ọlọ́run ni ìwọ ti jáde wá Jésù dá wọn lóhùn pé ẹ̀yin gbàgbọ́ wà yìí kíyèsí wákàtí ń bọ̀ àní ó dé tán ní ìsinsìnyí tí a ó fọn yín káàkiri olúkúlùkù sí ilé rẹ̀ ẹ ó sì fi èmi nìkan sílẹ̀ ṣùgbọ́n kì yóò sì ṣe èmi nìkan nítorí tí bàbá ń bẹ pẹ̀lú mi nǹkan wọ̀nyí ni mo ti sọ fún yín tẹ́lẹ̀ kí ẹ̀yin kí ó lè ní àlàáfíà nínú mi nínú ayé ẹ̀yin ò ní ìpọ́njú ṣùgbọ́n ẹ tújúká mo ti ṣẹ́gun ayé.
2: Ọlọ́run bàbá wa a dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ fà wá súnmọ́ ọ̀dọ̀ ara yín láti mọ̀ yín nípasẹ̀ Jésù Kristì ǹjẹ́ a ń bẹ̀bẹ̀ bí a ti wá lónìí wípé gbogbo ohun tó ṣíji bọ̀ wá tí kò jẹ́ kí a mọ ẹ̀yin Ọlọ́run wa gẹ́gẹ́ bí ẹlẹ́dàá wa àti olùgbàlà wa ẹ ká àwọn ìbòjú wọ̀nyí kúrò ní orúkọ Jésù ẹ jẹ́ kí a rí Jésù kí a sì rí yín ẹ jẹ́ kí a lè tẹ̀lé ọ̀nà iyì yìí títí dé òpin ẹ fún wa ní oore ọ̀fẹ́ tí ó jẹ́ ìrànwọ́ fún wa láti lè jẹ́ tiyín títí ní orúkọ Jésù Kristì Olúwa wa. Nínú Timothy kejì orí kẹta láti ẹsẹ̀ ìkíní ṣùgbọ́n èyí ni kí o mọ̀ pé ní ìkẹyìn ọjọ́ ìgbà ẹ̀wù yóò dé nítorí àwọn ènìyàn yóò jẹ́ olùfẹ́ ara wọn olùfẹ́ owó afúnnu agbéraga asọ̀rọ̀ búburú aṣàìgbọràn sí òbí aláìlọ́pẹ́ aláìmọ́ aláìnífẹ̀ẹ́ aláìlèdáríjini abanijẹ́ aláìlèkọ ara wọn ní ìjánu ohun rorò aláìnífẹ̀ẹ́ ohun rere oníkúpani alágídí ọlọ́kàn gíga olùfẹ́ fàájì ju olùfẹ́ Ọlọ́run lọ àwọn tí wọ́n ní àfarawé ìwà bí Ọlọ́run ṣùgbọ́n tí wọ́n sẹ́ agbára rẹ̀ yẹra kúrò lọ́dọ̀ àwọn wọ̀nyí pẹ̀lú nítorí nínú irú èyí li àwọn tí ń rákò wọ inú ilé tí wọ́n sì ń di àwọn obìnrin aláìlọ́gbọ́n tí a di ẹ̀ṣẹ̀ rò ní ìgbẹ̀sìn tí a sì ń fi onírúurú ìfẹ́kúfẹ̀ẹ́ fà kiri wọ́n ń fi ìgbà gbogbo kẹ́kọ̀ọ́ wọn kò sì lè dé ojú ìmọ̀ òtítọ́ bí o bá wo àwọn ẹsẹ̀ Ọlọ́run tí a kà wọ̀nyí tí o sì wo ohun tí a ń sọ̀rọ̀ rẹ̀ lónìí ó rí i dájú wípé ó sọ nípa ìgbésí ayé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn aládùúgbò wa àwọn ará àti ọ̀rẹ́ tí wọ́n wà lónìí. Mo ń sọ̀rọ̀ lónìí nípa ìwà àìlófin ti ìgbà ìsinsìnyí. Ìwà aláìlófin ti ìgbà ìsinsìnyí. Bí o bá wo àwọn ẹsẹ̀ Ọlọ́run tí a ti kà, yóò yí ọ dájú wípé ewu púpọ̀ nípa ti ẹ̀mí ni ó yí àwa onígbàgbọ́ ká nínú ayé ẹ̀ṣẹ̀ tí a wà yìí. Ọ̀kan nínú àwọn àmì ewu tí ó yí wa ká ni ìwà aláìlófin, ìwà àìwà bí Ọlọ́run tí ó wà lọ́wọ́ gbogbo ènìyàn tí ó ń gbé láyìíká wa. Gẹ́gẹ́ bí ìjọ Ọlọ́run àti gẹ́gẹ́ bí onígbàgbọ́ tòótọ́, ewu púpọ̀ ni ó dojúkọ wá, àti ìṣubú tàbí ìkọ̀sẹ̀ kò jìnà sí àwa tí a wà nínú ayé. Nítorí àwọn àpẹẹrẹ tí a ń rí lójoojúmọ́, a ní láti máa ṣọ́ra. Nítorí ìbáṣe ọmọdé tàbí àgbà, ọmọ iléèwé tàbí abélékọ, tàbí ẹni tí ó mọ̀ ọkọ mọ̀ ọ́kà, tàbí ẹni tí kò mọ̀ kankan, ohun tí a rí ni wípé ìwà àìlófin, ìwà jàgídíjàgan, ìwà ìfẹ́ ara ẹni tàbí ojúkòkòrò òun ló kún ayé lóde òní. Nítorí èyí ni Paulu tí a tọpasẹ̀ láti ẹ̀mí Ọlọ́run ni ó ṣe ń kọ̀wé sí Timothy tí ó ń sọ fún un wípé ní ìgbà ìkẹyìn ọjọ́, èyí jẹ́ ìgbà tí a wà yìí, wípé yóò jẹ́ ìgbà ewu lọ́pọ̀ lọ́pọ̀. Ó sọ wípé ìdí rẹ̀ tí yóò fi jẹ́ ìgbà ewu ni wípé ọ̀pọ̀lọpọ̀ ni yóò jẹ́ olùfẹ́ ara wọn, olùfẹ́ owó tàbí agbéraga, tàbí àwọn tí kò lè kó ara wọn ní ìjánu, àwọn aláìmọ́, àwọn ẹlẹ́ṣẹ̀, àwọn tí ó jẹ́ wípé wọ́n máa gbé ìgbé ayé tí kò bìkítà fún òfin Ọlọ́run. Bí a bá sì rí irú àwọn ènìyàn bẹ́ẹ̀, bẹ́ẹ̀ ni ìdájọ́ Ọlọ́run pàápàá yóò máa wá sórí wọn. Kì í ṣe ní ayé yìí nìkan, bí kò ṣe ní ayé yìí àti ní ayé tí ń bọ̀. Kí ẹ̀kọ́ yìí àti ọ̀rọ̀ yìí kí ó lè yí ọ dáradára, a ó sọ ẹ̀kọ́ náà ní ìpele mẹ́ta. Ìkíní, àìbìkítà fún òfin Ọlọ́run. Èkejì, ìbínú tàbí ìdájọ́ Ọlọ́run lórí ẹlẹ́ṣẹ̀. Ìkẹta, ọ̀nà àbáyọ. Ìkíní, àìbìkítà fún òfin Ọlọ́run. Bí a bá wo àwọn onídàájọ́, orí ìkẹtàdínlógún láti ẹsẹ̀ kínní, ọkùnrin kan sì wà ní ilẹ̀ òkè Efraimu, orúkọ ẹni tí jẹ́ Mika, wọ̀ṣẹ̀ karùn-ún. Ọkùnrin náà Mika sì ní ilé òrìṣà kan, ó sì ṣe Efodu àti Terafimu, ó sì ya ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ ọkùnrin sọ́tọ̀, ẹni tí ó sì wá di àlùfáà rẹ̀. Ẹsẹ̀ ìkẹfà sọ fún wa wípé lé ọjọ́ wọn ni ọba kan kò sí ní Israeli, olúkúlùkù ènìyàn sì ń ṣe èyí tí ó tọ́ ní ojú ara rẹ̀. Èyí ni a ń pè ní ìwà àìlófin tàbí ìwà àìbìkítà fún òfin Ọlọ́run. Mo ka ẹsẹ̀ ìkíní fún ọ kí o lè yẹ wípé ẹni tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ Israeli, àwọn tí a ti fún ní òfin Ọlọ́run, májẹ̀mọ́ Ọlọ́run, ìlànà Ọlọ́run àti àṣẹ Ọlọ́run tí ó yẹ kí wọn kí ó tẹ̀lé. Ní àti àkókò Mose ni a ti fún ọ ní ìlànà tí ó pé, ìlànà tí wọ́n lè tẹ̀lé, tí ó jẹ́ wípé ìgbésí ayé wọn á wo Ọlọ́run, á sì wúni lórí. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó ti pẹ̀yìndà, gẹ́gẹ́ bí ẹni tí ó ti fi ara rẹ̀ sọ́fà sí ọwọ́ àwọn tí ó wà nínú ayé, tí ó sì ń tẹ̀lé àpẹẹrẹ búburú tí ó wà lé ayé, ohun tí a sọ fún wa ni wípé ènìyàn yìí ó kọ́ ilé òrìṣà. Ǹjẹ́ o lè ronú bí ọmọ Ísírẹ́lì tí a ti gbà kúrò nínú oko ẹrú, ọmọ Ísírẹ́lì tí a ti rà padà, ọmọ Ísírẹ́lì tí a ti fà wá sí iwájú Olúwa, ọmọ Ísírẹ́lì tí Ọlọ́run ti ṣe làálàá tàbí wàhálà púpọ̀ lórí wọn láti fún ọ ní òfin, awon mo ise ti ati gbe awon olori alofa ati awon mo lefidide nipase won awon mo ise ti ati ko nipa ti isin ti ago ti ati so fun iru ohun ti o ye lati se ohun ti o ye lati je igbese aye ti o ye lati gbe ati pe bi o se ye ki a ko orisa sile bi o ba wo ofin mewa ti agbele won lowo ikini so wipe won ko gbodo ni olorun miran pelu olorun ayeraye olorun eleda wa ikeji so fun wipe won ko gbodo fori bale fun kon yala le orun tabi le aye tabi ni inu omi tabi ni salele iketa be na lo nso nipa ti olorun wipe won ko gbodo pe oruko oluwa lasan ikerin lo nso fun wipe won lati ya ojo oluwa simimo lati ranti re lati si ati lati tele ona re gege bi ati la sile fun won sugbon o se ni laanu wo pe ni akoko yi won fowo ro ofin olorun seyin won fowo ro ilana ati ase olorun seyin ari okunrin yi okan ninu omo israeli ninu eya ti ephraim ti o ko ile orisa ti o si wo aso ti o le fisin orisa yi ti o tun pe omo re oun nikan ko se orisa yi sugbon o tun pe omo re lati je alofa fun rirobo si orisa awon ton wa so fun ni ese kefa e pe ni ojo won ni oba kan ko si ni israeli nitori be olukuluku eniyan se eyi ti o to le oju ara re bi o ba wo aye nisisin yi omo ko gbo ti baba aya ko gbo ti oko eni ti o wa ni ile ise ko gbo ti oga ti o nko nise awon ti o da bi ipere ti o sese n goke wa won ko gbo ti awa ti won ba laye awon eni ti o je alaigbon won ko gbo ti awon ologbon nitoto ofin olorun wa nitoto eko irere wa nitoto ilana ti a ti la sile fun wa ninu ijo gege bi oro olorun o wa ti o je wipe a ko fi di wa leti ojojumo ni a n so fun wa ninu ijo wa nihin sugbon o se ni laanu wipe sibesibe bi a tile ni awon ti o le to wa sona sibesibe bi a tile ni awon alofa sibesibe bi a tile ni awon ti o le koni sibesibe bi a tile ni ihinrere ti o peye ti o pe oju owo sibesibe awon opolopo ni won gbe igbese aye aibikita fun ofin olorun bi a ba wo awon oba keji ori ketadini ogun awon oba keji ori ketadilogun ti a se wo lati ese ikerinlelogbon titi di oni yi won se bi ise won atijo titi di oni yi won se bi ise won atijo nitoto eyi so nipa awon omo israeli o so nipa awon ti won ni olorun sugbon won hu abi eni ti ko ni olorun won ni ofin won hu gege bi eni ti ko ni ofin won ni itoni won ni ilana won hu gege bi eni ti ko si ilana tabi itoni fun o so we pe titi di oni yi won se bi ise won atijo mo ro we pe a le so yi kan na fun opolopo to je we pe ojojo isimi won ma lo sile isin a ma n ka iwe bibeli oro olorun fun o se se ki awon alufa awon ki o ma ba won soro we pe jesu ti ko fun wa lati ko ese wa lo wi pe o ye ki a ko ese sile ki a gbe igbesi aye ododo wi pe bi enikeni ba ninu kristi jesu o di eda titun ohun atijo ti koja lo si kiyesi won di titun o se se ki a ri awon wonyi ki a si le so nipa awon wi pe titi di oni bi o tile je pe won lo si ile isin titi di oni bi o tile je wi pe alofa n se wahala lori won titi di oni bi o tile je wi pe ni idapo oju ile a ma n ko won ni oro olorun titi di oni bi o tile je pe won ka ara won si omo ijo titi di oni bi o tile je pe awon paapa je agbatero ihinrere to ma n so wi pe awon je ti olorun sibesibe titi di oni yi won se bi ise won atijo iro kuro lenu won agbero kuro lowo won iwoso aye ijeun aye iloko laya ti aye ko kuro lowo won irede orunko ki a ma je ebo kaakiri tabi ki a ro pe enikan se sise niyi sise lohun a lati ri mi nibe oni titi di oni yi won se gege bi ise won o se ni lanu pe iru awon eniyan be bi o ti le je pe won a fi osan wa si lesi won a fi oro lo si ile elebo logun o gbo nipa won to je pe osan won gbe bibeli sugbon loru won tun be si ni kunle fun orisa eyi ni an so pe titi di oni yi won se gege bi ise won atijo iwa atijo irin atijo awon ore abani dese atijo owo eyin ti won ma san ni aye atijo won se se be titi di oni yi o wa so we pe won ko beru oluwa be ni won ko se bi idasile won tabi ilana won tabi ofin ati ase ti oluwa pa fun awon omo jacobo ti o so ni israeli wese ogoji won ko gbo sugbon won se bi ise won atijo bi mo tin ka eyi o se se ki emi olorun ki o ma toka si igbese aye re ati iwa re ti o dabi eni wo pe iwa ti ogbologbo ti atijo iwa ti ogbologbo okunrin ni o lo se wa lowo re we pe ami yi pada ami igbala ami wi pe o ti ba jesu pade ami wi pe o je ti olorun ami wi pe o wa ninu ijo ti bibeli ti o gba gbogbo bibeli gege bi oro olorun a o ri iru ami be lara re oni be ni awon orile de won yi beru olowa o dabi eni pe won beru olowa won ma ngbadura o dabi eni pe won ma kepe olowa won ti le ni bibeli sugbon o nso fun wa won si sin awon ere finfin won pelu awon omo won ati awon omo omo won bi awon baba won ti se be le awon na se titi di oni yi se amo we pe awon baba wa opolopo ni o dabi eni we pe won ma lo si lesin ni toto sugbon iwa iborisa okuro lowo won awon ti won gbe opa alufa ni won gbe eko egun laarin ose awon ti o dabi eni pe ni akoko keresimesi ati ni akoko ajinde awon ni won ma nkorin won ti le ma ngba awe papa ni asiko lenti sugbon ogun iborisa egun emu ati opolopo awon nkan wonyi ko kuro lowo won o si so we pe ohun to se wa laanu ni pe awon omo won pelu ti won le ko ti won le ka ti won mo oro olorun ofin olorun awon paapa n gbe igbese aye ailofin aitele olorun timotimo ati patapata eje ki a wo korinti kini ori karun anka lati ese kini korinti kini ori karun lati ese kini aroyin re kale pe agbere wa laarin yin ati iru agbere ti a ko ti le gburo re laarin awon keferi pe enikan ninu yin fe aya baba re ohun ti a le so ni yi ni wo pe iwa ti o wa laarin ilu bi a ko ba sora o le wo inu ijo korinti je ilu ti o buru jai ilu ti o ta ara won si iwa iri ife ko fe agbere panṣaga ati ife okunrin ati obinrin bara eni je sugbon nigbati ihinre jesu kristi wa si arin ilu yi ni awon kookan ni won be si ronu powada ni won be si ni tun ba ti won kunle ni waju olorun wi pe o se won laanu wi pe won ti je elese ti o buru jai wi pe bi olorun ba le dariji won awon o fi ara won sowo olorun patapata olorun si dariji won eyi ni a fi pe won ni awon ara ti a fi pe won ni ijo kristi ti a fi pe won ni iyawo odo agutan ti olorun be si ni koju si won se lore idariji ti de igbala ti de idande ati irapada ti je ti won a si ti n ko won ni eko oro olorun a fun won ni oluko eko oro olorun ti o gaju ni igbesi aye igba naa eyi ni paul apostoli lo nko won lese lese ti o si fi awon ise iyanu nipa ti awon ebun emi ti o fi da won lola sugbon ohun to se wa laanu ni we pe iwa tijo ton wole ton won lo ni igba ti Paul ti ko laarin won o wa n gbo iroyin ki se iroyin ti o dun mo ni ninu sugbon iroyin ti o ba ni ninu je o wa so wi pe a iroyin re kale o je ohun ti a ko le fi pamo o so wi pe agbere wa laarin yin nje bi a ba je olooto si olorun awa ti a so wi pe ati di eni igbala awa ti a so wi pe ati dariji wa awa ti a so wi pe ati fi eje Jesu Christi ti o se yebiye we okan wa mo awa ti a so wi pe ati koruko wa si iye iwe iye lorun awa ti a so wi pe a n reti bibo Christi lekeji nje agbere ko ti wo inu die die ninu wa asa n royin re kale wi pe agbere wa laarin yin iha se wi pe awon eniyan won yi ko mo wi pe o lodi o si je ese o je ohun ti yo fa ibinu idajo olorun si ori won lati wo agbere bi o ba je oluka bibeli daradara o ri wi pe lati Genesis ni a tin kilo ni awon alore awon woli ni won tin kegbajari ti won so fun awon eniyan won yi o pe agbere je ohun eri ohun to doti ni waju olorun o si je ese ti o ma nfa ibinu olorun wa sori eni bi o ba ka exodo o ri nibe bi o ba ka levitico tabi numeri tabi deuteronomy o wa nibe gbangba wi pe agbere tabi panshaga o je iwa eri iwa ese si olorun olorun si so pe bi enikeni ba se iru nkan be idajo yo wa sori re bi o ba ka awon iwe samueli tabi awon oba tabi awon onidajo tabi bi o ba ka awon iwe owe tabi oniwasu tabi o ka Isaiah tabi o ka Jeremiah tabi o wa sinu majemo titun lati Matthew de Marko de Luko de Johanu de se awon aposteli de Romu ati de Corinth ati titi de iwe ifihan ni olorun ti n ke wa nilo to n temo wa leti pe iwa agbere ati panshaga o je iwa ti o buru julo ati o si je ese ti o ma n fa gbigbona ibinu olorun wa sori eni sugbon bi o ti le je pe a so fun won a waasu fun won a ko fidi won leti a si fun won ni oniwaasu ti o ga ju laarin won ni akoko naa sibe sibe a rohin re kale wi pe agbere wa laarin yin ati iru agbere ti a ko tile gburo laarin awon keferi pe enikan ninu yin fe aya baba re kini won se nipa re nje won sokun nje won ronu pe wada nje won be olorun nje won bebe fun iwenomo ati ase pe nje won bebe we pe ki a dariji won wese ikeji eyin si n fe soke eyin ko kuku kanu ki a le mu eni ti o hu iwa yi kuro laarin yin ohun ti a n so ni we pe awon eniyan wonyi won gba iwa ti o wa ninu aye aibikita fun ofin olorun iwa ailolorun iwa eni ti ko ni imole eyin rere won gba iru iwa bee lati wa si aarin won bi a ba se bee ti a ni iwa aibikita fun ofin olorun kini idajo ti o wa lori iru iwa bee e je ki a wo orin dafidi ori keje lati ese kokanla olorun ni onidajo ododo olorun si n binu si elese si eniyan buburu lojojumo ojemo bi o ba je eni ti o tun towo bo ese ibinu olorun tele o gege bi ojiji re ti ma n tele o nibi kibi ti o ba wa ba lo we ni ninu ile ni nibi ise ni loko nile lona nibi kibi ìbínú ọlọ́run tẹ̀lé àwọn tí wọ́n ń dẹ́ṣẹ̀ ó sọ wípé ọlọ́run sì ń bínú bí a bá sọ pé ọlọ́run bínú jẹ́ kí ó yí ọ ìgbà tí ọlọ́run bínú ni ó lé ádámù àti éfà jáde ìbínú ọlọ́run nìyẹn ìgbà tí ọlọ́run bínú ni kíkó omi ni ó wá láti kó àwọn tí ó wà ní ayé ní ìgbà náà ni ó kó wọn lọ bí a bá sọ wípé ọlọ́run bínú bato binu ni o so fun awon omo Israeli we pe gbogbo awon wonyi ti o ti ri ile Kenani sugbon ti won fi okan igbagbo okan imore han ti won si da ifoya si okan won eniyan na ki o si enikan sosho ninu won ti o le wo ile ileri bi a ba so we pe olorun binu bi o ba ka majemo lai lai dara dara nigba ti won lo si ese agbere ati panshaga ni oke aimoye ninu won ni apa won re loju kan na ni ojo kan bi a ba so we pe olorun binu yi ni we pe gbogbo amo israeli lakoko kan nitori ibinu ati idajo olorun o le won lo si babiloni ti won jiya fun adorin odun bi a ba so we pe olorun binu ranti sapphira ati ranti ananaya bi a ba so wi pe olorun binu ki ranti idajo ti olorun mo wa si ori abo ati jesebeli ati gbogbo awon idile re eyi ni a npe ni ibinu olorun bi o ba je apeyinda elese eni ti o re ofin olorun koja eni ti o n gbe igbese aye re bi eni wi pe ko si olorun be ni wi pe ko si ilana bi eni wi pe ko si ofin be ni wi pe a ko ti ko wa gege bi eko oro olorun ti o n gbe bi awon keferi alai lofin awon ti won ko ni imole ihirere bi o ba je eni ti o n gbe igbese aye iru eni be o n so fun wi pe ibinu olorun wa lori re nigba gbogbo lojojumo abajo ti iru awon eniyan be kini ifokan bale abajo bi o ti le won ki won ki o jeun to won a ma gbe ni lojojumo ko si ohun ti won le ni ti o le te won lorun ko si si ohun ti won le ni ti o le je iranwo fun won nitori wipe ibinu olorun wa lori elese lojojumo o igbese aye re se agbere wa nbe se panshaga wa nbe oju kokoro nko iwa aye nko isoro ti aye ijeun ti aye ibanidore ti aye bi o ba wa ni igbese aye re je ki o da oloju wipe ibinu olorun idaje olorun wa lori awon ti won rin iru irin be wo owe ori kokanla ese ikokanlelogun bi a ti le fi owo so owo po eniyan buburu ki yo lo laijiya ohun ti a so ni wipe enikeni ti o wo ki o fi ti ara re lehin se o mo iwa omogo iwa ilogbon ti awon elomiran ma hu o sese ninu ijo kan boya ijo miran ni o wa ti alufa to wa ninu ijo ti o le ma pe o lati se agbere tabi panshaga ti o ma so fun wi pe ko si nkan ti a le se ti olorun le da wa lejo nitori pe alufa le ohun enikeni ti iba ma ti o leyin lati kohin si awon ilana awon ase awon ofin olorun enikeni ti ibaje ibaje wo li ile ti okun ibaje angeli papa lati orun wa ti o n kin oleyin we pe je ki aso ta ba fe se ko si ohun kan ti o le da lati eyin re je ki o yi o wipe bi a ti le fi owo so owo po eniyan buburu elese apeyinda awon ti o n dese ni ikoko ti o ro wipe ko seni ti o mo a n so fun awe pe won ki yi o lo laijiya bi o ba wo awon iwe oniwaasu iwe oniwaasu ori kejo ese ikokanla nitori ti a ko mu idajo se kankan si ise buburu nitori na aya awon omo eniyan mura papa lati se lati huwa ibi bi a ba wo awon elomiran ti won dese won ro wipe olorun ko ri won se oran ti dafidi ori basheba ti o n we ni ibi ti a ti le ri ni o n bere wipe kini oruko obirin yi won so fun o ranse si nigba ti o ranse si basheba o dabi eni wipe boya olorun sun boya olorun ori nitori pe ara ko san lese kan na sugbon o loyun obimo ori gbogbo le se ti dafidi se gbogbo iwakowa iwa ibaje ipaniyan ti dafidi se sugbon olorun ri o ran natani woli lati lo ba wo pe eyi ti o se ni o se ni ikoko sugbon idajo gbigbona yo wa ni gbangba bi o ba wo igbese aye dafidi lati igba na lo ida ko simi lati ma le dafidi ewa ibaje ko dekun ni ebi re ati wahala ninu ebi re nitori kini nitori wipe gbogbo awon ese ti ogbeni yise ni o ni akosile ni oju olowa bakan na ni iwa olorun loni ma se ro wipe nitori wipe idajo ode ba o ni ose ti o koja ni osu ti o koja ki o ro wipe ko si idajo idajo wa nitori ti a ko mu idajo se kankan si ise buburu nitori na aya awon omo eniyan mura papa lati huwa ibi wo ese iketala sugbon ki yo dara fun eniyan buburu eyi ni akosile oro olorun ki yo dara fun eniyan buburu bere lowo Judas Iscariot yo so fun o we pe ki yo dara fun eniyan buburu bere lowo Saul oba akoko ti a fije ni akoko awon omo Israeli yo so fun wi pe ki yo dara fun awon eniyan buburu be lowo farao tabi Nebukadnesari tabi Herodu on kana ni gbogbo yo so fun wi pe ko si bi eniyan buburu ti le se lati fa ojo re gun o daju wi pe ibinu gbigbona ati idajo olorun yo wa sori won oni be ni ki yo fa ojo re gun ti o dabi ojiji nitori ti ko beru ni waju olorun o le ma so wepe awon ese ti a ka won yi won je ti majemo lai lai ki o ma ro wepe nisisin yi a wa ni akoko ore ofe nitori be a le se onkun ti a ba fe nitori aye ore ofe la wa awon elomiran wa ti won ma n tan ara won je be ta ma n so wepe ma mo le popo fun mi akoko aye ore ofe la wa nisisin yi ni iro wipe nitori pe won ro pe won wa ni aye ore ofe won le se bi won ba ti fe won le fowo pa ida olorun loju won le re koja ofin olorun won le dese bi won ba ti fe je ka wo ma je mo titun ni Corinthi kini ori kewa Corinthi kini ori kewa lati ese ikefa nkan won yi si je si apere fun awa ki awa ki o ma ba se ife ko fe ohun buburu gege bi awon pelu ti se ife ko fe be ni ki eyin ki o ma si je aborisha bi awon miran ninu won bi ati ko pe awon eniyan na joko lati je ati lati mu won si dide lati sere be ni ki awa ki o ma se agbere gege bi awon miran ninu won ti se ti egba mokanla le egberun eniyan se subu ni ijo kan eyi nkin wa nilo wepe bi a tile wa ni akoko ori ofe bi o tile je wepe Jesu ti ku lori igi agbelebo fun wa o nso fun wa wepe bi a ba lo sinu ese bi a ba fowo pa ida olorun loju o daju wepe ibinu olorun idajo olorun yo wa sori ese bakan na wo Hebero ori kewa Hebero ori kewa ese ikokan le logbon ohun eru ni lati subo si owo olorun alaye ohun eru ni lati subo si owo olorun alaye ki wa ni ona abayo bi o ba ti wa ninu ese bi o ba je apeyinda bi o ba ti n je eni ti o n gbe igbe aye ailofin igbe aye ti ko mo oro olorun igbe aye ti o ma rin irin kunrin isokoso igbe aye ti o ma n se ohun ti ko to ti o si mo wipe idajo olorun wa lori awon ti won rin irin iru isina be se ona abayo wa se o ni ohun ti a le so bi a se le bo lowo idajo olorun wo Danieli ori kerin Daniel, ori kerin, lati ese iketa dilogbon. Daniel, ori kerin, lati ese ikerin lilogun, shegara fara fun mi. Daniel, ori kerin, ese ikerin lilogun, nitori na oba. Je ki imoran mi, ki o je itewogba lodo re. Ki o se fi ododo ja ese re kuro. Ati aisedede re, nipa fifi anu fun awon talaka. Bi yo le mu alaafia re pe. Nitori na oba. Nitori na okunrin, obinrin, ijoye, enikeni ti a le je. Je ki imoran yi ki o je itewogba lodo re. Ja ese re kuro. Ohun ti Daniel nso fun oba nihin ni wi pe ki o ronu pe wada ki o ko ese sile nitori pe bi a tile fi owo so owo po bi elese ko ba ronu pe wada bi asako apoyinda ti o nsa isansa kuro lodo Oluwa bi ko ba pada wale bi omo odina kuna bi ko ba mo wi pe ibi ti o nwa ile ajeji ti o nwa wi pe bi o ba nlo bi ohun tin se nibe we pe iku ayeraye yo de ba ohun bi ko ba pada wale o daju we pe idajo olorun ni yo je ti re nje bi o ba nsa fun idajo olorun nje bi o ba mo we pe o ye ki o sa asala fun emi re ki o se le kuro labe ibinu olorun ti o gbona jojo kini o ye ki o se irunu po adani we pe ki o fi ododo ja ese re kuro ohun ti a so nihin ni wo pe ki o je olooto ki o je olododo ki o mo wi pe ese je ohun egbin ohun iri ni waju olorun ki o mo wi pe agbere panshaga ma nfa ibinu olorun ki o mo wi pe eni ti o npe ni abanideshe ki se ore o je ota ti o fa idajo olorun ati egun olorun wa si ori re ki o mo we pe ko si bi ti o ti le da ese ni ikokon ni abole ni tabi ni okunkun we pe oju olorun ri o oju olorun wo yo si mu idajo wa si ori gbogbo ese patapata ki o wa fi pelu otito pelu ododo ki o wa si waju olorun ki o so fun we pe o je elese ma janankato we pe o je olosin olofarasin tabi olofokansin eni ti nlo sile sin eni ti nka bibeli eni ti fun alagbe lowo eni ton se tibi tabi ton oni pa yi won ni ti ki o wa fi ododo ja ese re kuro ma so we pe baba mi ni o dese iya mi lo dese awon eniyan wa lo dese sugbon ko se ti momo binu mi ti ri be ni owo mi ri bi obi ti ri be ninu mi ri olorun so wi pe wa pelu otito ko ese re sile so fun olorun wi pe o mo wi pe elese ni o ki o fi ododo ja ese re kuro ki o se ko gba esododo asedede sile patapata ki o le je wi pe anu olorun ati idariji latodo re yo je ti re o jakobo ori kerin lati ese ikefa sugbon o nfun ni ni ore ofe si nitori na le o se wi pe olorun ko oju ija si agberaga tani agberaga eni ti o je elese ti o npe ara ni olododo agberaga ni eni ti orin ona isina ona ti ko wa gege bi ife olorun sugbon ti o so wi pe ko se wo ko sese ko se asedede tabi aisododo ni owo ohun o je agberaga eni ti olorun pe ni elese ati apeyinda sugbon ti o wa siwaju olorun ti o so wi pe ko si ese ni owo ohun o je agberaga oni olorun koju ija si awon agberaga sugbon o fi ori ofe fun awon onirele okan nitori na eteriba fun olorun e koju ija si esu oyin o si sa kuro lodo yin e sumo olorun ohun o si sumo yin e we owo yin mo eyin elese mi o ba je eni ti o ngba owo eyin o je eni ti o je ile ri ni waju olorun ewe owo yin mo eyin elese bi o ba je eni to nseyun owo re kun fun eje o si je ile ri ni waju olorun o nso wi pe ewe owo yin mo eyin elese boya o le ni iwa ti re eni ti o ba fi owo pamo sibi kan bi o ba ri o he o nso wi pe ewe owo yin mo eyin elese bawo ni a se le we owo wa mo ti a o si je olododo e je nipa iroran pe wada ati atunse oni ese se okan yin ni mimo eyin oniye meji kinu yin ki o baje ki e si gba awe e je wo pe ki a kaanu ati o nso pe ki a gba awe ohun ti o nso ni wo pe nihin yi ki a kaanu fun ese wa ki a ni ibinuje eni iwa bi olorun ki a mo wi pe ese ti a da o je ohun ti o buri iwaju olowa oni ki a si sokun ki a sokun a ma ri awon elomiran bi won ba wo si iru isin bayi won a ma wo fe fe o si bi o sohun aka bibeli won ni wo bibeli akorin won ni korin bi a ba si so nipa ese erin la ma ri lenu won sugbon so fun awe pe bi a ba nfe ona abayo ti a nfe oju rere olorun we pe elese o ni erin lati rin ko si ohun ti o fa erin fun elese ti o n lo si orun apaadi ti idajo olorun ro dede lori re o so wi pe ki inu iru eni be ki o baje ki iru eni be ki o kaanu ki iru eni be ki o sokun oni eje ki erin yin ki o di awe ki o di ibanuje ki o di ekun sisun ati ki ayo yin ki o di kaanu era yin sile ni waju olowa ohun o si gbe yin ga ohun ti o n so nipa igbega ko so nipa igbega ti owo igbega ti alumoni ti aye yi o n so nipa igbega sinu ore ofe ati igbala ati idande olorun wo pe bi a ba je owo ise wa ti a tun ba niwaju olowa ti a ko ise wa sile ti a ri ara wa sile wo pe yo gbe wa ga yo dariji wa yo mu wa wa si ijoba olorun yo si je ki alaafia olorun ki o je ti wa ki wa ni o ye ki o se nisisin yo ti o ye ki a se ni pe ki a dide duro ki a je olooto ki a so fun olorun se ori ese ni igbesi aye re se oje apeyinda abi oro we pe agbere ati panshaga ti o je iwa re oro we pe olorun wa foju we pe olorun ori o ori o o mo igbesi aye re ohun ti o se so fun o ni osan yin ni o pe ki o le ronu po ada ki o le so fun olorun we pe ese wa ni ago re ese wa ni okan re ese wa ni igbesi aye re o si fe je ti olorun fe ko ese sile o n fe ke pe olorun o n fe sokun kikoro o si n fe kaanu fun awon ese ti o wa ni igbesi aye re dide duro so fun olorun ki o ko ese sile patapata ki o so fun olorun wi pe o ni tesiwaju ni igbesi aye ese ati igbesi aye ailofin aiwa bi olorun ti o wa ni igbesi aye re wi pe o fe kan won sile o fe je ti olorun o fe je ti olorun o fe je ti olorun gbogbo igberaga ti o wa ni okan re o fe kan won sile o n fe je wa awon ese re fun olorun patapata bi ki ba se be idajo nbo bi ki ba se be ibinu olorun ro dede lori re sugbon bi o ba le so fun olorun wi pe o ko ese sile bi o ba le so fun olorun wi pe o ronu pe ada bi o ba le so fun olorun wi pe o n wa ore ofe ati oju rere olorun o dajo wi pe yo gbo yo dariji o yo fun ni igbala tooto yo si fun ni ore ofe ma lo ki o ma se dese mo ẹ̀ṣẹ̀ kì í ṣe ohun tí a ń fi rẹ́rìn-ín tàbí ohun tí a ń fi ṣẹfẹ̀ ẹ̀ṣẹ̀ jẹ́ ohun tí a ń láti kọ̀ sílẹ̀ tí a ń láti wọ ojú ọlọ́run tí a ń láti béèrè fún ìrànwọ́ rẹ̀ láti gbé ìgbésí ayé òdodo kí ìwà àìlọ́lọ́run ìwà àìwàbí ọlọ́run ìwà ìlófin ti o wa lọwọ wa ki a le kan won sile ki a le je olooto olododo eni ti awe mo ninu oje jesu eni ti olorun fun ara re koju si lati se lore badura so fun olorun nitori ese re ni jesu se ku ni ori igi agbelebo ka no fun ese re bi aba mara wa ni elese alati ni ibanoje nitori ese ti a ti da ki olorun ki o le dariji wa ki o si fun wa ni ore ofe lati gbe igbese aye olooto ati olododo bi o ba re ara re sile labe agbara olorun o daju we pe idariji yo je ti re o si ni lati ni ipinu wi pe awon ese wonyi pelu ore ofe olorun o ko ni pada sinu won mo bi abati we onu ti a se we omo pelu eje jesu o se pataki we pe ki o duro lori eje ati ipinu re si oluwa e pe pelu ore ofe re iwa ododo iwa otito iwa ti o wa gege bi iwa bi olorun ni o ma fi han ni igba gbogbo yala ni ile tabi lode yala ni ibi ti o je ewo nikan ni o wa tabi ti ibi ti awon elomiran wa iwa mimo iwa ododo aire koja ni yo ma wa lowo re ni igba gbogbo so fun olorun ore ofe po lowo re lati je iranwo fun o lati gbe igbesi aye ti o ba eko oro olorun ninu bibeli mo eni ti o bo ese re mole ki o se rere sugbon eni ti o jewo ti o ko sile yo ri anugba badura so fun olorun nitori ese re ni jesu se ku ni ori igi agbelebo ka no fun ese re bi aba mara wa ni elese alati ni ibanoje nitori ese ti a ti da ki olorun ki o le dariji wa ki o si fun wa ni ore ofe lati gbe igbese aye olooto ati olododo bi o ba re ara re sile labe agbara olorun o daju we pe idariji yo je ti re o si ni lati ni ipinu wi pe awon ese wonyi pelu ore ofe olorun o ko ni pada sinu won mo bi abati we onu ti a se we omo pelu eje jesu o se pataki we pe ki o duro lori eje ati ipinu re si oluwa we pe pelu ore ofe re iwa ododo iwa otito iwa

nínú bíbélì mu. Ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere, ṣùgbọ́n ẹni tí ó jẹ́wọ́ tí ó kọ̀ ọ́ sílẹ̀ yóò rí àánú gbà.

0: gbàdúrà fún wọn nínú Samuel kínní orí kejìlá ẹsẹ̀ ìkẹtàlélógún pẹ̀lúpẹ̀lú bí ó ṣe ti èmi ni kí a má rí i pé èmi dẹ́ṣẹ̀ sí olúwa ní dídẹ́kun gbígbàdúrà fún yín èmi ó sì kọ́ yín lé ọ̀nà rere àti títọ́ bí ó ti ń ṣe ìpinnu wípé òun yóò máa kọ́ wọn lé ọ̀nà rere àti lé ọ̀nà títọ́ lé ó tún jẹ́ kí ó dá wọn lójú wípé wọ́n ní òun ní láti máa gbàdúrà fún wọn ó tilẹ̀ sọ fún wa wípé bí òun kò gbàdúrà yìí fún wọn á jẹ́ wípé òun dẹ́ṣẹ̀ sí ọlọ́run ó yẹ kí ó yí àwa tí a ní àǹfààní láti máa tọ́ láti máa darí láti máa kọ́ àwọn ènìyàn ọlọ́run wípé ó jẹ́ ojúṣe wa bákan náà láti máa gbàdúrà fún wọn kí a wá wo Héberù orí ìkẹtàlá láti ẹsẹ ogún ó ní ǹjẹ́ ọlọ́run àlàáfíà ẹni tí ó tún mú olùṣọ́ àgùntàn ńlá ti àwọn àgùntàn ti inú òkú wá nípa ẹ̀jẹ̀ májẹ̀mú ayérayé àní olúwa wa Jésù kí ó mú yín pé ohun tí mo fẹ́ kí a wò níhìn ni wípé bí àpọ́sẹ̀lì ṣe ń gbàdúrà ó ń fi àdúrà yìí ṣọwọ́ sí ọlọ́run bàbá ó ní kí ọlọ́run àlàáfíà kí ó mú yín pé ọ̀pọ̀lọpọ̀ tí wọn kò ní ẹ̀kọ́ ìhìnrere tàbí tí wọn kò ní ẹ̀kọ́ bíbélì lónìí wọ́n máa ń gbàdúrà sí àwọn áńgẹ́lì bí wọ́n bá fẹ́ gbàdúrà wọ́n máa dárúkọ áńgẹ́lì àwọn mìíràn ó ṣeéṣe kí wọ́n máa dárúkọ olùdásílẹ̀ ìjọ tí wọ́n ń lọ ṣùgbọ́n èyí jẹ́ kí a mọ̀ wípé bí a bá ń gbàdúrà ó ní òun gbàdúrà sí ọlọ́run àlàáfíà ẹni tí ó jí Jésù Kristì dìde kúrò nínú òkú kí sì ni àdúrà tó ń gbà ó ń gbàdúrà wípé kí a ṣe wọ́n pé kí a ṣe wọ́n yẹ kí gbogbo ìfẹ́ ọlọ́run kí ó lè di ẹ̀kúnrẹ́rẹ́ ní ìgbésí ayé wọn èyí ni ẹ̀kọ́ tí Jésù Kristì kọ́ wa wípé bí a bá fẹ́ gbàdúrà a kì í gbàdúrà sí Jésù tààrà a kì í gbàdúrà sí áńgẹ́lì a kì í gbàdúrà pẹ̀lú orúkọ olùdásílẹ̀ ìjọ nínú Jòhánù orí kẹrìndínlógún láti ẹsẹ ìkẹtàlélógún ni Jésù ti fi han àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó ní ọjọ́ náà ẹ̀yin kì ó bí mi léèrè ohunkóhun lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín ohunkóhun tí ẹ̀yin bá béèrè lọ́wọ́ bàbá ohunkóhun tí ẹ̀yin bá béèrè lọ́wọ́ bàbá lé orúkọ mi òun ó fi fún yín èyí ni a fi rí wípé àdúrà tí àpọ́sẹ̀lì gbà nínú ẹ̀kọ́ tí a ń kọ́ lónìí ó wà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ó ní òun gbàdúrà sí ọlọ́run ọ̀run ọlọ́run bàbá ọlọ́run àlàáfíà ẹni tí ó tún mọ olùṣọ́ àgùntàn ńlá ti àwọn àgùntàn tí ó mú jáde kúrò nínú òkú ó ní nípa ẹ̀jẹ̀ májẹ̀mú ayérayé kí ó mú yín pé lónìí bí a ti ń wo ẹ̀kọ́ wa a ó máa wo ipa mẹ́ta nínú ẹ̀kọ́ wa ìkíní àlàáfíà pẹ̀lú ọlọ́run àlàáfíà pẹ̀lú ọlọ́run ìkejì àlàáfíà ọlọ́run ìkẹta àìlábàwọ́n àti ìwàbí ọlọ́run àlàáfíà pẹ̀lú ọlọ́run bí a bá wo ohun tí a ń kà lónìí a rí i wípé ọ̀gbẹ́ni yìí tí ó jẹ́ ènìyàn ọlọ́run tí ó sì jẹ́ oníwàásù àpọ́sẹ̀lì tí ó lágbára ó ń gbàdúrà ó ní ǹjẹ́ ọlọ́run àlàáfíà kí a kọ́kọ́ mẹ́nu dúró níbẹ̀ náà kí a mọ̀ wípé àdúrà tí ẹni yìí ń gbà ó mú lé orí wípé ọlọ́run tí ó wà lé àlàáfíà pẹ̀lú wa tí àwa pàápàá tí a wà ní àlàáfíà pẹ̀lú rẹ̀ ǹjẹ́ bí a bá bèrè wípé báwo ni a ṣe ń wà ní àlàáfíà pẹ̀lú ọlọ́run tí ọlọ́run sì wà ní àlàáfíà pẹ̀lú wa nítorí yẹ kí a mọ̀ wípé ohun àmúyẹ tí a kọ́kọ́ ní láti ní ni wípé a wà ní àlàáfíà pẹ̀lú ọlọ́run nígbà náà ni irú àdúrà tí a gbà níhìn-ín ni ó lè jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run ó sì yẹ kí a mọ̀ wípé kì í ṣe gbogbo ènìyàn tó wà lókè òpè ni ó wà ní àlàáfíà pẹ̀lú ọlọ́run nítorí àwọn kan wà tí wọn kò ní àlàáfíà pẹ̀lú ọlọ́run ó sì yẹ kí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kí wọn kí ó mọ báwo ni a ṣe lè wà ní ipò àlàáfíà pẹ̀lú ọlọ́run kí a tó máa tẹ̀síwájú nínú gbígba àdúrà tí a ń kẹ́kọ̀ọ́ lórí rẹ̀ lónìí nínú Isaiah orí ìkejìdínníàádọ́ta 48 ni ó ti ń sọ fún wa ní ẹsẹ̀ tí ó kẹ́yìn wípé àlàáfíà kò sí fún ènìyàn búburú ni olúwa wí ó ní àlàáfíà kò sí fún ènìyàn búburú ni olúwa wí kí ni ṣe tí kò sí àlàáfíà fún fún àwọn ènìyàn búburú kí ló sì ṣe tí ó jẹ́ wípé kò sí ìrẹ́pọ̀ kò sí àlàáfíà kò sí ìlàjà láàrin àwọn ènìyàn búburú àti Ọlọ́run nínú Isaiah yìí kan náà orí 59 orí 59 ẹsẹ̀ ìkeje àti ẹsẹ̀ ìkẹjọ ẹsẹ̀ wọn sáré sí ibi èyí ń sọ fún wa èyí tí ó fi jẹ́ wípé àwọn ẹlẹ́ṣẹ̀ àwọn ènìyàn búburú àwọn tí wọn kò tí ì tọ́ ìgbàlà Ọlọ́run wò tí wọn kò fi ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run ẹsẹ̀ wọn sáré sí ibi wọ́n sì yára láti ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ èrò wọn èrò ibi ni ìbàjẹ́ àti ìparun ń bẹ ní ipa wọn ọ̀nà àlàáfíà ni wọn kò mọ̀ wọn kò sí ìdájọ́ èyí ni wọ́n pé kò sí òtítọ́ kan nínú ìrìn wọn wọ́n ṣe ipa ọ̀nà wíwọ́ fún ara wọn ẹnikẹ́ni tí ó bá tọ̀ ọ́ kì yóò mọ àlàáfíà yẹ kí ó yọ nígbà náà wípé bí ò bá tí ì di ẹni ìgbàlà bí ò bá tí ì ní àlàáfíà Ọlọ́run ohun tí ó jẹ́ kí ó rí bẹ́ẹ̀ ni wípé ẹ̀ṣẹ̀ ń bẹ ní ìgbésí ayé rẹ̀ a ti lè sọ fún wa nínú àwọn ọba kejì ẹ̀ṣẹ̀ kan tí ó máa ń jẹ́ kí ó máa sí àlàáfíà nínú ọkàn obìnrin nínú ọkàn ọkùnrin tàbí àlàáfíà láàrin àwa pẹ̀lú Ọlọ́run àwọn ọba kejì orí kẹsàn-án à ń ka ẹsẹ̀ ìkejìlélógún àwọn ọba kejì orí kẹsàn-án ẹsẹ̀ ìkejìlélógún ó sì ṣe nígbà tí Joramu rí Jehu lè ó wí pé Jehu àlàáfíà kọ́ ohun tó bèrè pé ṣé àlàáfíà ni òun sì wí pé àlàáfíà kíni níwọ̀n bí ìwà àgbèrè Jezebeli ìyá rẹ àti ìṣe àjẹ rẹ ti pọ̀ tó bẹ́ẹ̀ ó jẹ́ kó yé wa wípé àwọn tí wọ́n bá ní ẹ̀mí òkùnkùn àwọn tí wọ́n bá jẹ́ oṣó tàbí àjẹ́ kò sí àlàáfíà fún wọn kò sì sí àlàáfíà láàrin àwọn àti Ọlọ́run irú àwọn ènìyàn bẹ́ẹ̀ tí wọn ò ní àlàáfíà ibi ni wọ́n máa rí nígbà gbogbo àfi ìgbà tí wọ́n bá bá Ọlọ́run lájà tí wọ́n sì ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run nínú Chronicle 2 ni a tó fi ń yé wa àwọn tí kò ní àlàáfíà à ń ka nǹkan wọ̀nyí kí ó lè yí ohun tí ó yẹ kí ó ṣe ìrìn tí ó yẹ kí o rìn ìṣísẹ̀ tí ó yẹ kí o gbé kí o bá lè ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run Chronicle 2 orí 15 ẹsẹ̀ 3 àti ẹsẹ̀ 5 ǹjẹ́ ọjọ́ pọ̀pọ̀ ní Israẹli ti wà láì sin Ọlọ́run òtítọ́ láì ní àlùfáà tí ń kọ́ni láì ní òfin kí ni àbáyọrí sí wípé wọn kò sin Ọlọ́run òtítọ́ wọn kò ní àlùfáà tí ń kọ́ni ní ẹ̀kọ́ bíbélì wọn kò sì ní òfin wọn ò gba òfin Ọlọ́run nínú ọkàn wa nínú ìgbésí ayé wọn ẹsẹ̀ 5 àti ilé ọjọ́ wọn ni àlàáfíà kò sí fún ẹni tí ń jáde tàbí fún ẹni tí ń wọlé ṣùgbọ́n ìbànújẹ́ púpọ̀ lè ó wà lórí gbogbo àwọn olùgbé ilẹ̀ wọn ni bí a bá jẹ́ ẹni tí ò mọ Ọlọ́run ẹni tí ò tí ì bẹ̀rẹ̀ sí ní sin Ọlọ́run òtítọ́ à ń sọ fún wa wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọn ò ní àlàáfíà nítorí kíni nítorí bíbélì jẹ́ kí ó yé wa wípé nítorí a fi ìbínú Ọlọ́run hàn láti ọ̀ràn wá sí gbogbo àìwà bí Ọlọ́run àti àìṣòdodo ènìyàn à ń sọ fún wa nínú orin Dáfídì orí 2:11 wípé Ọlọ́run sì ń bínú sí ènìyàn búburú lójoojúmọ́ èyí ni èyí tí a ti kà tí ó ń sọ fún wa wípé kò sí àlàáfíà fún ènìyàn búburú ṣùgbọ́n bí a bá wo ohun tí a ń kà lónìí nínú Hebrew orí 13:20 ni a rí wípé apostle ń gbàdúrà wípé ǹjẹ́ Ọlọ́run àlàáfíà nígbà tí ó ṣe wípé gbogbo ènìyàn ni ó ti ṣẹ̀ tí ó sì ti kùnà ògo Ọlọ́run báwo ni àwọn kan ṣe ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run iṣẹ́ wo ni wọ́n ṣe ìgbésẹ̀ wo ni wọ́n gbé àdúrà wo ni wọ́n gbà tí ó mú wọn wá sí àlàáfíà pẹ̀lú Ọlọ́run bí o bá jẹ òǹkà bíbélì ó mọ̀ wípé Jésù ni à ń pè ní ọmọ aládé àlàáfíà òní ó dàbí ẹni wípé ó mú Ọlọ́run lọ́wọ́ ó sì mú àwa náà lọ́wọ́ láti so ọwọ́ àwa méjèèjì papọ̀ láti jẹ́ kí àlàáfíà ki o wa laarin awa ati olorun eyi ni jesu christi lo fi lo si ori agbelebo ti a kan ma agbelebo fun wa ki o le ku fun ese wa ki o le se etutu fun awon ese ti atida bi abagba jesu gbo ti a mo we pe o je aropo fun wa o je ologbala fun wa yo ko ese wa lo nigba ti o ba ko ese wa lo alaafia de sinu okan wa alaafia wa pe ni nipa re pelu awa ati olorun ninu Isaiah ori iketa leni adota 53 Isaiah ori iketa leni adota lati ese ikarun sugbon asa ale ogbe nitori ire koja wa apa lara nitori aise dede wa ina alaafia wa wa lara re ati nipa ina re le afimo wa larada nigbati o so fun awe pe ina alaafia wa wa lara re o so fun awe pe iya ti jesu je ina ti adna jesu o wa lati je ki alaafia wa laarin awa ati olorun nitori be bi o ba ranti we pe ati fi jesu robo fun wa bi o ba ranti we pe jesu ti ku fun ese wa nigba ko gba ti o ba gba gbo gege bi olowa ati gege bi olugbala re ni yo ba olaja laarin iwo ati olorun yo si mu ki alaafia wa laarin iwo ati olorun eyi ni efeso nso fun wa ni ori keji o nso fun wa we pe ati se ilaja laarin awa ati olorun ilaja ti a se yi eyi ni o mu ki alaafia ki o wa laarin awa ati olorun efeso ori keji lati ese ikerinla nitori ohun ni alaafia wa ohun ni alaafia wa eni ti o se mejeji le okan ti o si ti wo ogiri ikele ni ti nbe laarin o nso fun awe pe awa ti a je olodi si olorun tele tele awa ti a je elese tabi ota olorun tele tele nitori iku jesu christi fun wa nigba ti a ba gba iku jesu yi ti a ba gba gbo oni jesu yo di alaafia fun wa yo si je ki alaafia ki o wa laarin awa ti a je elese tele tele ota olorun tele tele nisisin yi a wa di omo olorun ore olorun nitori ori ofe ti n ti pase jesu christi wa si igbesi aye wa ninu ese kedogun o si ti fi opin si ota ni ninu ara re ani si ofin ase won ni ti n be ninu ilana ti ki o le fi awon mejeji da eni titun kan ninu ara re ki o si se ilaja ohun ti o so fun ani we pe awon mejeji eyi n toka si awon Jew ati awon keferi wipe awa ti a je keferi awon ti o je Jew ti won je bi omo Abraham ni ti ara wipe Jesu Christi o ti fi ara re ru ebo fun won ki olukuluku wa ki o le wa ni alaafia pelu Olorun ese ketadinlogun o si ti wasu alaafia fun eyin ti o jina rere eyi ni awon keferi ati fun awon ti o somo to si eyi ni awon Jew nitori be bi o ba fe mo ohun ti o ye ki o se ki alaafia yi ki o le je ti re o ye ki o ronupo ada awon ese re ki o ko won sile patapata ki o si mo we pe Jesu Christi fe lati fun ni idariji bi o ba si ti ni idariji yi o ri we pe alaafia yi o de inu okan re ilaja ji o wa laarin iwo ati olorun eyi ni Job n so fun wa ninu Job ori kejilelogun Job ori kejilelogun lati ese ikokanlelogun fara re sumo olorun iwo o si wa li alaafia iwo o si ri alaafia nipa eyi ni rere yo wa ba o o ni bi o ba fe ni alaafia ohun kan la igbodo ma se we pe ki o sumo olorun bawo ni o se le sumo olorun bi ese ba wa ni igbesi aye re oni lati ko ese sile nigba ti o ba ko awon ese wonyi sile ti a si fi eje jesu ti a fi we omo oni nigba na iwo o ri alaafia oni nigba ti o ba si ni ibalaja pelu olorun ti o ni alaafia oni nipa eyi ni nipa ibalaja ni nipa alaafia ti oni nipasẹ igbala olorun rere yo si wa ba oni emi be o gba ofin li enu re wa ki o si to oro re si aya re bi iwo ba yi pada sodo olodumare agbe oro bi iwo ba si mu ese jina rere kuro ninu ago re bi o ba je wo pe ni toto ni o fe ni alaafia olorun on kan ti oni lati se isise kini ti oni lati gbe ni wo pe ki o je wo ese re fun olorun ki o ko awon ese won yi sile o ni ki o mu ki awon ese won yi ki won ki o jina rere kuro ninu ago re kuro ninu igbesi aye re nigba na ni o le ba olorun laja eyi ni a n pe ni igbala olorun bi a ba n so wepe a ni ibalaja pelu olorun o tumo si ohun kan naa wepe a ni igbala olorun bi a ba n so wepe a ni alaafia olorun o tumo si ohun kan naa wepe a ni igbala ni lati odo olorun nipase jesu kristi wo bi a se lo ede yi ninu luke ori kini o n so nipa igbala o n so nipa alaafia ki o le yi o wipe ohun kan naa ni a n so nipa re bi a ba n pe ni igbala bi a ba n pe ni alaafia olorun nkan kan naa ni a n so nipa re ninu luke ori kini ese iketadini ogorin 77 ati ikokandini ogorin 79 lati fi imo igbala fun awon eniyan re fun imukuro ese won eje ki o ye wa wipe bi a ba n so wipe a ni igbala eje wipe a ni idaniloju wipe a ti ko ese sile eje jesu kristi omo bibi olorun kan soso o ti mu awon ese wa kuro o ni lati fi imo igbala fun awon eniyan re fun imukuro ese won ninu ese ikokandini ogorin lati fi imole fun awon ti o joko li okunkun ati li ojiji ku lati fi ese wa le ona alaafia nitori be je ki o yi o we pe nigba ti a ba ti ni igbala a wa ni alaafia pelu olorun ki a pada nisinsiyi lo si ibi ti anka ti o nso fun wa nipa olorun alaafia nipa se jesu kristi oluso agutan nla ati nipa eje majemo ayeraye ti o wa ko ese wa lo wipe nipa be bi a ba gba gbo nisinsiyi a o ni alaafia pelu olorun se a mo wipe jesu kristi ni omo alade alaafia oni o si je ki alaafia ki o wa laarin awa ti a je elese tele tele ati onidajo nla ati gbogbo agbaye fun awon ti o ti ronupo adam fun awon ti o ti gba jesu kristi gbo igbala olorun ti de sinu igbesi aye won won si ni alaafia pelu olorun nje bi a ti nda wa lari pelu igbagbo nipa igbagbo awa ni alaafia lodo olorun nipa oluwa wa jesu kristi sugbon bi a ti nso nipa alaafia pelu olorun ni o ye ki a mo wipe o tun ku ipele kan tabi ipele keji nipa alaafia ti a n daroko yi ninu ese ogun ebero ori ketala ese ogun nje olorun alaafia eni ti o tun mu oluso agutan lati awon agutan ti inu oko wa nipa eje majemo ayeraye ani oluwa wa jesu ki o mu yin pe o n so nipa alaafia olorun alaafia pelu olorun iyen je wepe alaafia laarin awa ati olorun bi a ba n so wepe alaafia olorun eyi je alaafia ninu wa nitori wepe ati je eni igbala olorun ilaja ati igbala ti a ni ninu olorun alaafia ni o fun wa ni alaafia pelu olorun sugbon bi a ti n ba jesu rin bi a ti n ko eko oro olorun bi a ti n rin deede bi a ti n ni idapo timotimo pelu olorun alaafia ni yio ma fun wa ni alaafia olorun ninu okan wa ati ninu aye wa alaafia ti a n so yi ni ibale okan lakoko irumi lakoko wahala lakoko idamu lakoko inu ni bini tabi ni akoko iponju ninu gbogbo ayidayida aye nigba ti o dabi eni wepe gbogbo nkan dojuru ninu aye sibe sibe aje eni ti o ni alaafia aje eni ti o ni ibale okan tabi idakeroro tabi ro okan ki a so wepe a ni isimi ninu okan wa eyi ni a n pe ni alaafia olorun ninu filipi ori kerin ese ikeje ese yi ni o je ki o di imo fun wa wepe ohun kan wa ti a n pe ni idakeroro tabi isimi tabi alaafia ninu okan wa bi o tile je wepe awon nkan to yi wa ka
1: won da bi eni wi pe won dojiro ninu ese ikeje ati alaafia olorun ti oju imoran gbogbo lo yo so okan ati eroyin yo so okan ati eroyin ninu Jesu Christi o so nipa alaafia olorun eyi ti oju imoran gbogbo lo oju ohun gbogbo ti a nri layika wa eyi ni o je ki okan wa ki o bale sugbon je ki o yi o wi pe ese ikeje yi o wa laarin ese ikefa ati ese ikejo bi o ba fe ni alaafia olorun yi o wo ese ikefa o wo ese ikejo o si se awon nkan ti awon ese won yi ti won so fun wa gege bi omo olorun ninu ese ikefa e ma se aniyan ohunkohun sugbon ninu ohun gbogbo nipa adura ati ebe pelu idope e ma fi ibere yin han fun olorun bi a ba ni wahala tabi isoro gege bi omo olorun ke a mo we pe jesu ti pese ohun gbogbo fun wa ke a ma fi awon ibere wa ke a ma fi siwaju olorun pelu idope oni bi a ba se be oni alaafia olorun ti oju imoran gbogbo lo yo wa ninu okan wa ati ninu ero wa oni sugbon ki se adura nikan ninu ese ikejo lakotan ara ohunkohun ti se oto ohunkohun ti se owo ohunkohun ti se tito ohunkohun ti se mimo ohunkohun ti se fife ohunkohun ti se ti irohin rere bi iwa tito kan ba wa bi iyin kan ba se wa e ma gba nkan won yiro leyin igba ti a ba ti gbadura nipa awon idamu nipa awon wahala ti o wa ni igbesi aye wa o ni awon nkan ti o ye ki a ma ro nitori wi pe eni ti o ba nro irokoro ko le ni alaafia eni ti o ba nro nkan lori wi pe ele isele to nso bayi iru eni be ko ni le ni alaafia ninu okan re o ni sugbon lakotan ara bi a ba fe ni alaafia ti a so ninu ese ikeje o ni awon nkan wonyi ni ki a ma gbaro ninu okan wa awon nkan ti se oto awon nkan ti o ni owo awon nkan ti o se tito awon nkan to je pe mimo ni won awon nkan ti o si ni ife ati be lo ni o ye ki a ma gbaro ninu okan wa bi a ba ni alaafia yi alaafia yi o wa ninu okan wa ni igba gbogbo ki se nigba ti owo wa nikan ki se nigba ti ise wa nikan ki se nigba ti awon ore yi wa ka ti won toju wa nikan sugbon ni igba gbogbo ni iru alaafia yi yo wa ni okan wa Thessalonica 2 Thessalonica 2 ori keta lati ese ikerindinlogun nje ki oluwa alaafia ti kara re ma fun yin ni alaafia ni igba gbogbo lona gbogbo ki oluwa ki o pelu gbogbo yin nihin ni o so fun awe pe alaafia bi o ba je wo pe ni toto olorun ni o fun wa ni iru alaafia be wi pe alaafia yi yo wa ni igba gbogbo yala awon ota ye wa ka ni tabi wahala lodoji ko wa tabi o dabi eni wo pe airisese lo nyo wa lenu bi a ba ti ni igbala ti a se fi okan wa si odo olorun ti a fi gbogbo awon ibere wa pelu idope ti a fi si waju olowa ti a se ro ohun ti o ye ki a ro ti a rin iru irin ti o ye ki omo olorun onigbagbo ki o rin o ni alaafia ojojumo alaafia igba gbogbo alaafia nibi gbogbo yo wa pelu wa ibaje ninu ile isin ibaje ninu ile wa ibaje nibi ise tabi nibi kibi wi pe alaafia yo je ti wa Isaiah nso fun wa bi iru alaafia yi bi o se le ma san bi odo ninu okan wa Isaiah ori ikerindinlogbon ese iketa Isaiah ori ikerindinlogbon ese iketa iwo paamo le alaafia pepe okan eni ti o simi le o nitori ti o gbeke le o bi a ba gbeke le olorun bi a mo we pe ko si ohunkohun ti o le sele ti o koja agbara olorun ti a gbeke le ti a simi le ti a si n wo awon ileri re ti a n duro lori awon ileri re ti o le ye o ni yo pa wa mo ni alaafia pepe sugbon o tun ko miran ti Isaiah nso fun wa ninu ori kejilelogbon ese iketadinlogun wi pe ani lati je eni ti n sise ododo eni ti rin irin ti o ye iwa omo olorun o ni lati wa ni igbesi aye wa bi o ba je wi pe ni toto ni a fe wa ni alaafia ni igba gbogbo alaafia pepe nitori eni ti o ba towo bo ese dandan ni ki alaafia ki o fi sile ninu Isaiah ori ikejilelogbon ese iketadinlogun o ni ise ododo yo se je alaafia iso dodo yo je idake je ohun abo titi lai o nso nipa ododo bi o ba je omo olorun ki tun lo sinu ese o ni eni ti abi nipa ti olorun ki dese ko si le dese nitori we pe emi olorun ati iye olorun o n gbe inu re bi a ba n gbe ninu ododo bi a ba rin irin ododo a n soro ododo ko si iro lenu wa a ki seke sugbon rin gege bi omo olorun o ni ise ti ododo ma n se ni wo pe yo je ki a wa le alaafia eso ti ododo ma n so yo je ni idake je ati isinmi idake roro ibale okan ati alaafia bi ati menu kan ododo bi a si ti menu kan eso ododo o ran wa leti awon eso ti emi we pe bi a ba je omo olorun a o ma so eso emi ninu igbesi aye wa bi o ba je eni ti o n ka bibeli o mo we pe eye wa ninu galatia ori karun galatia ori karun ese ikeji le logun sugbon eso ti emi ni ife ayo alaafia ipamora iwa pele isore igbagbo ni toto ni ati ma awon kan woyi sugbon awon elomiran won ma nsaka akiri won fe alaafia bawo ni a se ni alaafia ikini ni wepe o ye ki ati di eni nipa ti emi eni ti ati gba okan re la eni ti aye re ti yi pada eni ti emi olorun ti o n gbe inu re ti o si njoba ninu re bi o ba je wepe ni toto ni emi olorun gbe inu wa awon kan kan wa to lati ma farahan eyi ni ife ife ni lati wa ninu okan wa bi o ba si ife ninu okan wa bo ba je wi pe ikorira lo wa ninu okan wa alaafia o le si ninu okan ti ikorira tabi owo jije tabi ote ti o ti njoba o ni ayo olorun ayo igbala olorun o ni lati wa ninu okan wa bi ko ba si ayo igbala olorun ninu okan wa alaafia ti a nso nipa re yi ko le wa nibe o ni ipamora ni lati wa eni ti o ni ipamora eni ti o je pe oninu fufu ni ko le ni alaafia iwa pele ati isore ati igbagbo ati iwa tutu ikora eni ni ijanu awon nkan wonyi ni o wa ni igbesi aye wa nigba na ni alaafia yo le raye joko ninu igbesi aye wa nitori be e je ki a mo we pe alaafia ko da duro gedegbe gege bi onikan sugbon o fararo awon nkan miran bi ife bi ayo bi ipamora bi iwa pele bi isore bi igbagbo bi iwa tutu bi ikura ni ijanu ninu okan awon ti o je wipe won je omo olorun ninu Isaiah ti a tin ka tele Isaiah ori ikeje dini adota 48 Isaiah ori ikeje dini adota ese ikeje dini logun o ni iba se pe iwo fi eti si ofin mi nigba naa ni alaafia re iba dabi odo ati ododo re bi igbi omi okun o ni bi o ba se we pe afeti si ofin olorun ako eko oro olorun a si mo awon kan wonyi lo a si je ki o je ohun ti a n fi si ise o ni nigba naa alaafia wa yo dabi odo ati ododo wa yo dabi igbe omi nitori be ni a se te mo wa leti we pe idapo ati ririn deede pelu olorun alaafia ni yo fun wa ni alaafia ninu okan ati ninu aye wa ninu kristi nigba ti a ba n gbe ninu kristi ti oro kristi n gbe ninu wa ti a rin gege bi kristi ti lana sile fun awa omo igbala o ni nigba naa ni olorun alaafia yo fun wa ni alaafia olorun ti o ju imoran gbogbo lo bi a ba fi ohun gbogbo si ikawo olorun ti a fi sabe akoso olorun a o ti pase be ni iriri alaafia ti ko ni afiwe a ko ni ni aniyan kankan bi a ba mo daju pe ohun yo ma sakoso ohun gbogbo ti bi o ti to ninu kristi nikan ninu gbegbe inu re ninu oro re nikan ni a ri we pe alaafia wa wa ijile ma ja loju omi okun sugbon labe ninu ibu okun ni sale lohun idake je ati iparoro alaafia yo wa iyi o si sele ninu aye wa nigbati omo alade alaafia bi o ba njoba lai lorogun ninu igbesi aye wa nigbati olorun alaafia funra re papa bi o ba ni idapo pelu wa lai si idiwo iru alaafia ti o jinle be ti o si pe ti o si ba wa kale iru alaafia yi ni olorun pese fun awon ti o je tire iru awon eni be won ni alaafia ninu okan ninu emi won ninu eri okan won ni igba gbogbo bawo ni o se dara to bi eni kokan wa bi abalakaka bi abagbadura lati ri wipe iru alaafia yi o je ti wa ki atu lo si ipa iketa mo fe fi ohun kan han wa wipe eni ti o ba je onigbagbo ni tooto a ma ni alaafia ikini alaafia pelu olorun ikeji alaafia pelu awon ara eyi ni pelu awon onigbagbo bi tire iketa alaafia ninu ebi ikerin alaafia pelu eniyan gbogbo bi a ba so wipe aje omo olorun ṣugbọn ti a o le ba omo olorun bi ti wa gbe ti o je wipe ariyanjiyan ija ijiyan lo ma wa laarin wa o ma nse wa ni kayefi nitori wipe bi a ba je ti olorun ni tooto o ye ki alaafia ki o wa pelu awa ati olorun alaafia pelu awa ati awon ara alaafia ninu ebi alaafia pelu eniyan gbogbo ki ya wo iwe mimo ninu agai lo tin so fun wa agai ori keji agai eyi wa ni bi o ba tin lo si ipari majemo lailai agai ori keji ese ikesan oni ogo ile ikeyin yi yo poju ti isaju lo li olowa awon mogun wi nihi yi li mi o si fi alaafia fun ni li olowa awon mogun wi ohun ti olorun so nihi ni we pe awon mo israeli won pejopo won gboran si olorun lenu won si ko ile isin ti olorun fe ki won ki o ko olorun wa fi ogo re ati agbara re ati ola re o fi si iru ile be oni nigba ti won ba n pejo gege bi awon ara ninu olowa gege bi awon ti o gba olorun kan na gbo awon ti o gba eko kan na gbo oni nihin yi li mi o fun yin li alaafia nitori be bi a ba je omo olorun gba ti a n pejo pelu awon omo olorun yala ninu ekun wa yala ni idapo oju ole bi o ba je pepe ni tooto ni eni kokan wa ti a wa ni idapo oju ole yi bi a ba mo olorun bi a ba je ti olorun ani lati ni alaafia pelu ara wa ninu romu ori kejila romu ori kejila ninu ese ikejidinlogun romu ori kejila ese ikejidinlogun o nso fun awe pe bi o le se bi o ti wa ni ipa ati yin e ma wa le alaafia pelu eniyan gbogbo o nso fun awe pe awa ti a je omo olorun a je omo alaafia ki se awa ni o ye ki a ma ba ija tabi odiyan o kimi mi o ni ki o ko ye ki o ma ba iru nkan be lowo wa tabi pe ki a ma ba enikeni se ota o ni awa ti a je omo olorun bi o ti wo ki o ri bi o ti le se bi o ti wa ni ipa wa ki a ma gbe le alaafia pelu eniyan gbogbo o wa nso we pe bawo ni a ti ri ti awon ti o fi wa se ota tabi o fi ara won se ota fun wa bawo ni a ti ri ti won si nje o se se ki a wa ni alaafia pelu iru awon eniyan be o se se bi a ba je omo olorun nitori owe nso fun wa ninu ori kerindinlogun owe ori kerindinlogun ese ikeje nigba ti ona eniyan ba wo olowa ohun a mu awon ota re paapaa wa pelu re li alaafia ohun ti o nso fun wa bi o ba fiye si ohun ti a n ka ọ̀rọ̀ ti a pè ní paapaa o nso fun a wi pe nigba ti ona eniyan ba wo olowa ohun a mu gbogbo eniyan ki won ki o wa le alaafia pelu re o wa nso fun a wi pe paapaa awon ota re yo mu won wa le alaafia pelu re nitori be o ye wa wi pe awa ti a ti je omo olorun nipa iwenumo isodotun eje Jesu Kristi oluso agutan awon agutan ti ajidide kuro lati inu oko we pe o se se ki o wewa mo o se se ki o so wa dotun o se se ki o yi igbesi aye wa pada ki a wa ni alaafia pelu olorun alaafia pelu awon ara alaafia ninu ebi alaafia pelu awon ti won gbe layika wa nisisin ya n pada sinu eberu ori ketala ese ike ese ikokanlelogun a n wo ipa keta ninu eko wa ailabawon ati iwa bi olorun kini adura ti aposteli ti o ngba fun awon oluka episteli ti o koranse si won wo oni ki o mu yin pe inu ise rere gbogbo lati se ife re ki o ma se se ki o ma sise ohun ti se itewogba ninu re ninu wa ninu wa niwaju re ninu wa nipase Jesu Christi eni ti ogo e wa fun lai ati lai lai bi o ba wo ese yi ohun kan ni o je ki o ye wa wipe ikini lati je pipe ko sese lai je wo pe o je ni ton gbadura o sese ki o ko eko bibeli nipa isodi mimo nipa isodotun nipa wipe ki a se eni pe ati nipa wipe ki a ni eri okan rere tabi ki okan wa ki o funfun ju snow lo o le ko eko yi lojojumo nipa ni akoko ipago tabi ninu ijo bi o ba je eni ti gbadura ko le sese nitori ari nihin wipe ki ohun yi ki o le sese ni paul fin gbadura wipe ki olorun alaafia ki o mu yin pe eyi ni akoko ikeji ni pe bi o ba se wa pe ohun ti a n pe ni pepe yi eyi ki se pepe ti angeli eyi ki se pepe ti adamu nigba ti o wa ninu ogba ideni eyi ki se pepe ti a o ni nigba ti a ba de orun ti a ri olorun lojukoju o n so pepe o salaye ohun to n so fun wa ninu ike pepe yi ni ninu ise rere gbogbo o nigba ti a ba so wa di mimo ti a ba so wa di pepe a o ni ise rere gbogbo ise owo wa yo je rere ise wa si aladogbo ni ise wa si ara ile wa ni ise wa si oko tabi si aya ise wa si enikeni yo je ise rere ikeji lati se ife re ohun ti a n pe ni pepe niyi wipe amo ife olorun iwo ko gbodo jale iyi ni ife olorun iwo ko gbodo soju kokoro iyi ni ife olorun iwo ko gbodo sonko ti o lodi si oro olorun eyi ni ife olorun lati se ife re awon wo ni a n pe ni pepe ikini awon ti o ni ise re gbogbo ikeji awon ti n se ife re nigba gbogbo iketa lati ma se ohun ti se itewogba niwaju re niwon bi olorun ti fun ale ore ofe ti o ti se ise ore ofe ninu wa ti a si n se ohun ti o se itewogba niwaju re eyi ni a n pe ni pepe o ni a n se nipase kristi eyi ki se wepe ninu agbara wa tabi ninu oye wa tabi ninu wepe a mo se o ni bi a ba gbẹkẹle olorun ti a gba jesu kristi bo ti eje re ti o we wa nu o ni yo je nipa ti jesu kristi o wa n so wepe ise rere be ati pepe be ati ise to je itewogba be yo mu ogo wa fun olorun eni ti ogo wa fun lai ati lai lai nje o sese ki a toka si awon kan ti olorun ti se iru ise isodotun isodi mimo be asepe be ninu igbesi aye won ti o je wepe awon paapa won ni afijo ohun ti a n so nipa re be ni ninu oba kin awon oba kini awon oba kini ori kejo eje ki a se bibeli wa awon oba kini ori kejo ese ikokan le ni ogota 61 ori kejo ese ikokan le ni ogota nitori na eje ki aya yin ki o pe pelu oluwa olorun wa lati ma rin ninu ase re ati lati ma pa ofin re mo bi ti oni awon wonyi won je iwori fun eni ti o soro yi o ni ohun ti won se won rin ninu ase olorun won si pa ofin olorun mo o ni gege bi a ti se le oni bi o ba di ola ki a se be bi o ba di otun la ki a se be ose tin bo ki a se be ni ojo wa gbogbo ki a ma se be e je ki aya yin ki o pe pelu oluwa olorun wa lati ma rin ninu ase re ati lati ma pa ofin re mo bi ti ojo oni a ri awon wonyi wo pe won ni ore ofe lati se nkan yi awa paapa o ye ki a mo wepe ore ofe wa fun eni kookan wa lati je pepe ninu orin dafidi ori kan o le ogorun orin dafidi ori kan le ogorun ese ikeji ati ese iketa o n so fun a wepe emi o ma rin irin mi pelu ogbon li ona pipe nigbawo li iwo o to mi wa emi o si ma rin ninu ile mi pelu aya pipe ohun ti o so fun ani wo pe nigba ti o ba wa ni ile ti enikeni o ri ohun sugbon ti oju olorun lati oke ti o wo ohun ohun o ma rin ohun o ma so ohun o ma se gbogbo ise ninu ile pelu okan pipe aya pipe emi ki yo gbe ohun boboro si waju mi emi ki yo gbe ohun kan ti o mu mi lo sinu ese iba je aworan cinema tabi ohun miran emi ki yo gbe won si waju mi emi korira ise awon ti o yapa ki yo si fara mo mi sugbon bawo ni o se le se fun wa ki a le je pepe ti a ngba ladura ninu eko ti a nko loni bi abaje eni ti o fara mo oro olorun ti a si mo wepe ko si ohun kon to soro fun olorun lati se a o mo wepe ohun kon ti olorun ba pa lase wepe ki a se o ti fun wa ni awon nkan kan ti a le se awon ojuse kan ati awon anfani ti a le mulo ti o le je ki a je pepe gege bi o ti nso ki a wo efeso ori kerin ese ikokanla ati ese ikejila o si ti fi awon kan fun ni bi apostoli awon miran bi woli awon miran bi evangelisti ati awon miran bi oluso agutan ati olukoni fun ase pe awon eniyan mimo nitori be nitori eyi ni olorun se fun wa ni awon ti won ko wa ni eko ro olorun awon ti won dari wa awon ti won je ki a mo ofin olorun ati ife olorun ki o ba le se wa pe pelu awon eko ti a ngbo kolose ori kini ese ikeji din logbon eni ti awa n wa so re ti a si n ko olukuluku eniyan ti a si n ko olukuluku eniyan ninu ogbon gbogbo ki a le mu olukuluku eniyan wa wa ni iwa pipe ninu Kristi Jesu je ki a ran ti wo pe ninu Jesu ni a ti le ni pipe yi bi a ba ni igbala bi a ba ni isodimo ti a wa ninu Jesu ti oro Jesu ti o n gbe ninu wa ni pipe yi ni o seese ninu Kolose ori kerin Kolose ori kerin ese ikejila o ni Epafra eni ti ise okan ninu yin iranse Kristi n ki yin o n fi iwa ya ija gbadura nigba gbogbo fun yin ki eyin ki o le duro ni pipe ati ni kikun ninu gbogbo ife olorun eyin je ki o tun ye wa wepe bi a ba duro ninu ife olorun ni ekunrere wepe pipe yi ti a nso yo le je ti wa nitori wepe ise olorun ni ninu Timothy 2 ori keta ese ikerindinlogun ati ese iketadinlogun gbogbo iwe mimo ni o ni imisi olorun ti o si lere fun eko ati fun ibawe ati fun itoni fun ikoni ti o wa ninu ododo ki eni olorun ki o le pe nitori be ni a se fun wa ni oro olorun bi o ba je eni ti ki ka oro olorun eni ti o ni ife si ikeko bibeli ko ni sese fun iru eni be lati je pipe nitori we pe nigba ti a ba ka oro olorun yo fi han wa awon ti o ku ni igbese aye wa yo fi han wa awon ileri olorun yo fi han wa ise te je Jesu Kristi nse ninu okan eni keni ti o ba gbagbo yo fi han wa bi a se le di ileri olorun mu ninu adura wa ati we pe nigba ti a ba si lo siwaju olorun lati gbadura eje Jesu ti n weni mo sisin soni dotun yo je ki a di pepe bi a ti mu eko wa wa si ope loni mo fe ki ese meji kan ki o wa ninu okan wa ki a le dimo bi a ti n lo sile ikini ni a ri ninu orin Dafidi ori keta din logoji ese iketa din logoji 37 ma kiye si eni pipe ki o si ma wo eni diduro shinshin nitori alaafia li opin okunrin na o nso fun wa isopo ti o wa laarin alaafia ati okan pipe alaafia ati sise ife olorun alaafia ati diduro gege bi omo olorun o ni ki a ma faramo ki a ma si fi ara wa se afiwe awon ti o rin ni ona pipe ki a ma je ki awon ore koriko san wa ki o je awon ti o ndagunla oro Olorun awon ti o so wepe mo mo pe won o pe mo mo wepe eleyi o da sugbon eyan ni mi o ki n so Olorun o ni ki a ko iso iru awon eyan be ki a ko sile o ni ki a ma se akiyesi eni pipe ki a si ma wo eni diduro sinsin o ni nitori alaafia li opin iru eni be ki a wa paapa ki a ba le ni ohun ti o ma fun wa ni iwuri tabi ipeni nija wo pe olorun ti o fun arakunrin yi ni ore ofe olorun ti o fun arabirin ni ore ofe lati ma rin ninu ife olorun lati ma se ohun ti o wa ni itewogba ni waju olorun o sese ki o se fun emi na ninu peteru keji Petero keji, ori keta, ese ikerin la, niturina olufe, bi enyi tin reti irun kan wonyi, emura giri, ki abali ba anyi li ala afia, li ailaba won, ati ailabuko li ujure. Ori wepe, omeji ti atenomo loni ala afia, ati ailaba won, ati ailabuko o so wipe ko se ki se wipe ki a ni loni ki a ma ni lola o ni ki a di mu ki a je ki o wa ni igbese aye wa titi Jesu yo fi de nitori pe Jesu Christi o n pada bo le keji nitori na olufe awa ti a ti di omo eyin Christi ebi Olorun bi eyin ti n reti bibo Jesu iru nkan wonyi e mura giri ki a ba le ba yin le alaafia alaafia pelu Olorun alaafia pelu awon ara alaafia ninu ebi wa alaafia pelu awon aladogbo wa ati ki a wa ni ailaba won ati ailaboko ni oju re mo gbagbo wepe bi agbagbadura tokan tokan Olorun yo se nkan won yi fun aloruko Jesu nje Olorun alaafia eni ti o mu oluso agotan lati awon agotan ti inu oko wa nipa eje majemo ayeraye ani oluwa wa Jesu ki o mu yin pe ninu ise rere gbogbo ati lati se ife re ki a ma sise ohun ti se itewogba ki a ma fi igba kankan se ohun ti ki se itewogba ni waju Olorun ki a ma se ohun ti se itewogba ni waju re ninu wa nipase Jesu Christi eni ti ogo ati olawa fun lai ati lai lai mo gbadura we pe ki igbesi aye wa irin ese wa oro enu wa ohun gbogbo ti a nse ki o ma mu ogo ba Olorun Oluwa wa ati baba wa eje ki a dide duro ki a so fun Olorun iwo to ti nigbala o ye ki o mo we pe ninu igbala ninu ibalaja pelu Olorun nibe ni alaafia wa bi o ba je elese oni idalebi o je ota Olorun o ye ki o le gbadura ki eje Jesu Christi ki o le we omo ki eje Jesu Christi ki o mu awon egbin awon ese awon iri awon idalebi awon ohun ti o so mo ti ko je ki o se ife Olorun ki o mu won kuro ni igbesi aye re eje Jesu Christi o le we omo o le se o pe eje Jesu Christi o le mu idalebi kuro o le je ki o ba Olorun laja bi o ba gbadura tokan tokan ti o si gbadura pelu igbagbo o ni alaafia pelu Olorun idalebi yo kuro ota laarin iwa ati Olorun yo kuro ogiri ikele ni ti o ya iwa ati Olorun a o bi lule o si ni alaafia pelu Olorun o ni alaafia pelu Olorun nipa iwenumo eje Jesu o sese ki o ma si idalebi kankan ninu okan re nipa iwenumo eje Jesu o sese ki o die ni igbala ki o ba Olorun laja ki o je ti Olorun ni toto ranti we pe leyin ti o ba ti ni igbala isise kan iriri kan tun duro de o eyi ni isodimimo isodotun ninu okan pe ki a mu gbongbo ogbologbo ese ki a mu kuro ninu okan re ki a se o pe ki a we omo ki alaafia Olorun ki o ma joba ninu okan re ki o le ma gbe igbesi aye alaafia pelu awon aladugbo pelu iyawo pelu oko pelu awon ana re pelu awon ti ejo nsise papo awon ti ejo wa ni isokan na awon ti won se nu ni bini si o awon ti won se sio si o ki o le ni alaafia pelu won o sese nitori won pe bi ona eniyan ba wo Olowa won ma awon ota re papa ki won ki o wa le alaafia pelu re gbadura we pe ki Olorun fun ara re
2: pẹ̀lú iṣẹ́ abẹ àtọ̀runwá, iṣẹ́ abẹ àtòkèwá, iṣẹ́ abẹ oore ọ̀fẹ́. Kí o ṣe ọ pé nínú iṣẹ́ rere gbogbo, nínú ìfẹ́ rẹ̀, láti máa ṣe ohun tó yẹ fún ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run nípasẹ̀ Kristi ní ìgbà gbogbo, kí gbogbo ayé rẹ, gbogbo ìwà rẹ, gbogbo ọ̀rọ̀ ẹnu rẹ, gbogbo tí ó ń ṣe, kí o lè máa mú ògo àti ọlá àti ìyìn bá Ọlọ́run tí ó gbà ọ́, tí ó sì sọ ọ́ di mímọ́. Bí o bá gbàdúrà, ó dájú wípé yóò ṣe fún ọ.

wípé ìgbàlà tàbí ìdáǹde tàbí ìmúnidúró tàbí ìwòsàn wípé ó wà nínú olúwa ọlọ́run wa o kò bá ti máa sákàkiri tọ àwọn òrìṣà lọ nítorí wípé àwọn òrìṣà wọ̀nyí pẹ̀lú àwọn tí ó ń sìn wọ́n wọn kò lè gbà ọ́ sílẹ̀ nínú Isaiah 29 láti ẹsẹ̀ ìkíní ìgbéni fún àwọn tí ó sọ̀kalẹ̀ lọ sí Egypti fún ìrànlọ́wọ́ nígbàtí a ti pé àwọn ọmọ Israeli kúrò nínú Egypti a ti jẹ́ kí ó di mímọ̀ fún wọn wípé wọn kò tún ní ohunkóhun láti ṣe ní Egypti mọ́ a jẹ́ kí ó di mímọ̀ fún wọn wípé ìbùkún wọn àti ìrètí wọn kò sí ní Egypti bí kò ṣe nínú ilẹ̀ ìlérí níbi tí Ọlọ́run pè wọ́n lọ ṣùgbọ́n ó ṣe ní láàánú ó sì yanilẹ́nu púpọ̀ wípé àwọn wọ̀nyí tí a ti gbà sílẹ̀ àwọn wọ̀nyí tí a ti mú jáde kúrò nínú Egypti wọ́n tún sọ̀kalẹ̀ lọ sí Egypti wọ́n ń wá ìrànlọ́wọ́ èyí ni wòlíì Aisa fi ń sọ fún wọn ọ̀rọ̀ láti ẹnu Olúwa wípé ìgbé ni fún àwọn tí ó sọ̀kalẹ̀ lọ sí Egypti fún ìrànlọ́wọ́ ó máa ń kọni lóminú nígbàtí a bá rí àwọn ènìyàn tí wọ́n ń wá sí ilé ìsìn báyìí tàbí àwọn tí wọ́n ń gbọ́ ẹ̀rí oore Ọlọ́run àwọn tí wọ́n ń gbọ́ ẹ̀rí ìgbàlà Ọlọ́run àwọn tí wọ́n mọ iṣẹ́ ìyanu tí Ọlọ́run ń ṣe nípa gbígbanilà nípa sísọni di mímọ́ nípa fífi agbára ẹ̀mí Ọlọ́run kúni nípa dídá àwọn òǹdè sílẹ̀ àti nípa títú gbogbo ṣẹkẹ́ṣẹkẹ̀ tí ó ti deni tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti nípa àrùn kògbóògùn tí Ọlọ́run máa ń wòsàn níhìn-ín ó máa ń yani lẹ́nu ó sì máa ń kọ wá lómi inú láti rí àwọn tí wọ́n tún sọ̀kalẹ̀ lọ sí àwọn tí ó wà nínú ayé àwa tí a ti gbà kúrò nínú ayé àwa tí a ti gbà kúrò lọ́wọ́ àwọn òrìṣà àwa tí a ti mú kúrò nínú ìbọ̀rìṣà tí ó wà nínú ayé kí a tún rí ẹni tí ó sọ wípé òun jẹ́ onígbàgbọ́ ẹni tí ó di àtúnbí kí ó tún máa ní èrè ìbejì nínú ilé tàbí kí ó tún dàbí ẹni wípé ó lọ ń bá àwọn ẹlẹ́bọ lóògùn ní Aginjù tàbí ní ibi tí wọ́n ti ń ṣe ìbọ̀rìṣà wọn tàbí kí a tún máa rí pé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ni wọ́n tún tẹ́jú ilé káàkiri ni wọ́n tún wá ẹnìkan tí ó lè fúnni lọ́mọ ẹnìkan tí ó lè fúnni níyì tí ó lè fúnni nítọ̀hún èyí ni ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa wípé ìgbé ni fún àwọn tí ó sọ̀kalẹ̀ lọ sí Egypti tí wọ́n ń wá ìrànlọ́wọ́ níbi tí kò sí ìrànlọ́wọ́ tí wọ́n gbẹ́kẹ̀lé ẹṣin tí wọ́n gbiye lé kẹ̀kẹ́ nítorí tí wọ́n pọ̀ wọ́n sì gbẹ́kẹ̀lé ẹlẹ́ṣin nítorí wọ́n lé agbára jọjọ ṣùgbọ́n tí wọn kò wo ẹni mímọ́ Ísírẹ́lì wọn kò sì wá Olúwa nígbàtí a bá rí ẹni tí ó sọ wípé a ti gbà ń kúrò ní Egypti tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ti gbà ń kúrò nínú ayé tí ó tún lọ sí ìbọ̀rìṣà ó jẹ́ wípé irú ẹni bẹ́ẹ̀ ó ti kọ Ọlọ́run alààyè sílẹ̀ ó kọ ẹni mímọ́ Ísírẹ́lì sílẹ̀ ó kọ ìgbàlà tí Jésù Kristì ṣe lórí igi àgbélébò ó kọ ọ́ sílẹ̀ bí a bá rí ẹnikẹ́ni tí ó ti ní ìgbàlà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ṣùgbọ́n tí ó tún dàbí ẹni wípé ó tún lọ ń ṣe ìrúbọ ó tún lọ sí ìkóríta ó tún lọ sí àwọn atanijẹ wòlíì èké ó tún lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n máa sọ wípé mówó wá má bẹ́ẹ̀ là wá mú tùràrí wá gba àwẹ̀ ṣe tibí ṣe tọ̀hún àbí àwọn tí wọ́n máa sọ wípé bí o bá lè fún àwọn alágbe lówó bí o bá lè fún àwọn ọmọ kéékèèké ní ṣúgà àti ìrèké bí o bá lè fi àgbàdo tọrẹ fún àwọn kan wípé bó o bá ṣe bẹ́ẹ̀ wípé wàhálà tó wà nígbèsè ayé rẹ tàbí àwọn àjálù tí ó ń débà wípé àwọn nǹkan wọ̀nyí yóò kúrò bí a bá rí ẹni tí ó ti ní ìgbàlà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ó ti ń ké pe Olúwa tí ó ti mọ orúkọ Jésù Kristì Olúwa tí ó ti ń wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì pẹ̀lú ìgbàgbọ́ ṣùgbọ́n tí ó tún lọ sí ọ̀dọ̀ àwọn ènìyàn wọ̀nyí ó jẹ́ wípé irú ẹni bẹ́ẹ̀ ó ti sọ ìbárẹ́ ìbálò ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run ó ti sọ àwọn nǹkan wọ̀nyí nù ó sì di ẹni tí kò ní ìgbàlà Ọlọ́run nínú ọkàn rẹ̀ ohun tí Ọlọ́run fẹ́ kí a ṣe ni wípé bí a bá fẹ́ gbẹ́kẹ̀lé òun kí a kúnkún gbẹ́kẹ̀lé òun ní tòótọ́ bí a bá fẹ́ gbẹ́kẹ̀lé òun kí a kọ ìbọ̀rìṣà sílẹ̀ nítorí wípé ẹni tí ó bá wà nínú ìbọ̀rìṣà kì yóò lè rí ojú Ọlọ́run kì yóò sì lè jẹ àǹfààní tí àwọn ọmọ Ọlọ́run ń jẹ kí a wo Kọ́rìntì kìíní orí kẹfà ẹsẹ̀ ìkẹsàn-án ẹ̀yin kò mọ̀ pé àwọn aláìṣòótọ́ kì yóò jogún ìjọba Ọlọ́run ó ní bí a ti ń ka bíbélì tó yìí ṣé a kò tí

0: mọ̀ wípé àwọn aláìṣòótọ́ kì yóò jogún ìjọba Ọlọ́run. Ó ní bí a ti ń sọmọ Ọlọ́run tó tí a ń wá sí ilé ìsìtò, ṣé a kò tí ì mọ̀ wípé aláìṣòótọ́ kì yóò jogún ìjọba Ọlọ́run? Gẹ́gẹ́ bí ìwà Ọlọ́run tí a mọ̀, gẹ́gẹ́ bí ìṣesí Ọlọ́run tí a mọ̀, gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé Ọlọ́run jẹ́ ẹni mímọ́, ó sì jẹ́ olóòótọ́, ṣé a kò tí ì mọ̀ wípé aláìṣòótọ́ kì yóò jogún ìjọba Ọlọ́run? Ó ní kí a má ṣe tàn yín jẹ o, kì í ṣe àwọn àgbèrè tàbí àwọn abọ̀rìṣà. Ṣé o rí fún ara rẹ wípé àwọn abọ̀rìṣà pàápàá wọn kò lẹ́tọ̀ọ́ sí ìjọba Ọlọ́run? Ó ní kí a má ṣe tan ara wa jẹ, kí àwa fúnra wa pàápàá kí a má tan ara wa jẹ, kí a má jẹ kí ẹnikẹ́ni kí ó tàn wá jẹ, wípé kì í ṣe àwọn abọ̀rìṣà ni yóò lè jogún ìjọba Ọlọ́run. Nínú Kọ́rìntì kínní kan náà, nínú orí kẹwàá ẹsẹ̀ ìkẹrìnlá, ó ń sọ ojúṣe tí a ní láti ṣe. Ó ń sọ fún wa wípé bí a bá ti ń ṣe ìbọ̀rìṣà, ohun tí a ní láti ṣe ni wípé kí a kọ ìbọ̀rìṣà sílẹ̀, kí a ké pe orúkọ Olúwa. Nínú Kọ́rìntì kínní orí kẹwàá ẹsẹ̀ ìkẹrìnlá, nítorí náà ẹ̀yin olùfẹ́ mi, ẹ sá fún ìbọ̀rìṣà, wípé ìrònú pọ̀wàdà ni ó yẹ ẹlẹ́ṣẹ̀, ìrònú pọ̀wàdà ni ó yẹ abọ̀rìṣà, ìrònú pọ̀wàdà ni ó yẹ ẹni tí ó ń ṣe àgbèrè, ìrònú pọ̀wàdà ni ó yẹ ẹni tí ó ń rẹ òfin Ọlọ́run kọjá. Ó ní nítorí náà bí a bá ń fẹ́ ìtọ́ni Ọlọ́run, bí a bá ń fẹ́ ìtọ́jú Ọlọ́run, bí a bá ń fẹ́ ààbò láti ọ̀dọ̀ Ọlọ́run, bí a bá ń fẹ́ kí agbára tí ó wà nínú orúkọ Jésù kí ó jẹ́ fún wa, bí a bá ń fẹ́ kí agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù kí ó jẹ́ tiwa, bí a bá ń fẹ́ iná ẹ̀mí mímọ́ kí ó máa jó nínú wa àti láyìíká wa, bí a bá ń fẹ́ kí agbára Ọlọ́run kí ó máa lé ọ̀tá, kí ó máa lé èṣùsá ní ìgbésí ayé wa, ó ní ó yẹ kí a kọ ìbọ̀rìṣà sílẹ̀. Nítorí náà ẹ̀yin olùfẹ́ mi, ẹ sá fún ìbọ̀rìṣà. Bí a bá ń sọ nípa ìrònú pọ̀wàdà, kúrò nínú ìbọ̀rìṣà àti kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ tí à ń dá, ìrònú pọ̀wàdà yìí yóò fa àwọn nǹkan mìíràn lẹ́sẹ̀ pẹ̀lú. Wo ìṣe àwọn àpọ́sẹ̀lì orí kọkàndínlógún, ìṣe àwọn àpọ́sẹ̀lì orí kọkàndínlógún, láti ẹsẹ̀ ìkejìdínlógún sí ìkọkàndínlógún, ọ̀pọ̀ àwọn tí wọ́n gbàgbọ́ sì wá, wọ́n jẹ́wọ́, wọ́n sì fi iṣẹ́ wọn hàn. Ọ̀pọ̀ àwọn tí ó gbàgbọ́ wọ́n wá. Àwọn wọ̀nyí kì í ṣe àwọn tí ó sọ wípé wọ́n gbàgbọ́ ní ìkọ̀kọ̀, tí wọn kò lè darapọ̀ pẹ̀lú àwọn ọmọ Ọlọ́run. Àwọn wọ̀nyí kì í ṣe àwọn tí wọ́n sọ wípé wọ́n gba orúkọ Jésù Kristì gbọ́, ṣùgbọ́n tí wọn kò jẹ́ kí a mọ̀ wípé onígbàgbọ́ ni wọ́n jẹ́ ní ìgboro. Ó sọ wípé ọ̀pọ̀ àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n gbàgbọ́ ní tòótọ́, wọ́n wá, wọ́n jẹ́wọ́, wọ́n sì fi iṣẹ́ wọn hàn. Kì í sì ṣe díẹ̀, nínú àwọn tí ń ṣe ìṣekúṣe ni ó kó ìwé wọn jọ, wọ́n sì dáná sun wọ́n lójú gbogbo ènìyàn, wọ́n sì ṣírò iye wọn, wọ́n sì rí i, ó jẹ́ 1,500 ìwọ̀n fàdákà. Ohun tí a ń jẹ́ kí ó yé wa níhìn ni wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn wọ̀nyí gbàgbọ́, wọ́n ṣe ohun tí ó wúni lórí, wọ́n ṣe ohun tí ó fi hàn wípé wọ́n ti gbàgbọ́ ní tòótọ́. Kí ni wọ́n ṣe? Àwọn tí ó ti dàbí alálòpàyídà nínú wọn, àwọn tí ó ti dàbí ẹni wípé wọ́n ṣe ìṣekúṣe tàbí iṣẹ́kúṣẹ́ nínú wọn, àwọn tí ó ti dàbí ẹni wípé àwọn ohun ìkọ̀kọ̀ ni wọ́n ti gbẹ́kẹ̀lé tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn agbára òkùnkùn ni wọ́n ti gbẹ́kẹ̀lé tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn aṣọ, àwọn ìwé, àwọn nǹkan tí ó jẹ mọ́ ìbọ̀rìṣà tàbí àlòpàyídà ní ìgbésí ayé wọn, wọ́n kó wọn wá. Bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀ owó ni wọ́n fi rà wọ́n, gbà tí wọ́n ṣírò wọn, wọ́n rí pé wọ́n jẹ́ 1,500 ìwọ̀n fàdákà. Síbẹ̀síbẹ̀ wọn kò fi nǹkan wọ̀nyí tọrẹ fún àwọn ẹlòmíràn, wọn kò tà á fún àwọn ẹlòmíràn, wọ́n kó wọn jọpọ̀ sójú kan lójú gbogbo àwọn ènìyàn, wọ́n dáná sun wọ́n. Bí ó bá jẹ́ wípé ní tòótọ́ ni o ti ronú pọ̀wàdà, tí o kọ ìbọ̀rìṣà sílẹ̀, ó dájú wípé àwọn òrìṣà tí ó wà ní ayé rẹ tàbí tí ó wà ní ilé rẹ, àwọn ọṣẹ dúdú, àwọn nǹkan mìíràn, àwọn aṣọ tí o ti gbà ní ilé àwọn wòlíì èké tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn tùràrí, àwọn àbẹ́là tàbí àwọn talisman, àwọn nǹkan mìíràn èyí tí ó ń so mọ́dì, èyí tó ń so mọ́wọ́, èyí tó ń dèmọ́rùn, èyí tó ń gbé káàkiri nínú àpò, gbogbo nǹkan wọ̀nyí pátápátá, àti tó wà lábẹ́ pílò, àti tó wà lábẹ́ ibùsùn rẹ.
1: gbogbo nkan ni a o ko danu bi a ba ti di onigbagbo tooto oni ki se die ninu won le o wa ti won fi awon ise buburu won awon ise okunkun ti o wa le owo won ti won koju le ti won si fi han we pe ni tooto li ati se ise iyanu ni igbese aye won kisi ni idi tabi kini abayori si awon nkan won yi wo ese ogun be li oro luwa si ngbele si gidigidi o si gbele bi abale ko awon isa won isonu ti amu igbekele wa kuro ninu awon nkan san won yi awon nkan ti ki dani sile awon nkan ti ki gbanila bi abarunu po ada tooto tooto ti a se gba Jesu Kristu luwa gbo ninu okan wa ni aye wa yo ye pada bi aisan ba wa ni ago ara wa aisan yo lo bi abarin won wa mole le oru gbogbo nkan won yi ni o kuro patapata gbogbo olorun gbo wi pe awa ti a ba je olooto si oro ti a nso won yi a o ri ami rere olorun ni igbesi aye wa ni oruko Jesu je ki a mo wi pe bi a ba ti gba Jesu Kristi gbo ko tun si ise ibi ko tun si ofa lati inu aye ko tun si ota lati inu aye ko tun si ogun tabi majele ti eni keni le se si wa ti yo le se wa nibi nitori ninu Johanu kini ori kerin Johanu kini ori kerin lati ese ikerin eyin omo mi ti olorun ni eyin omo mi an so fun wa awon ti o ti fi awon ti o ti da maje mo pelu olorun ti won ti ko ese sile ti won ko iborisa sile ti won ko igbekele ninu asan aye yi ti won ko won sile o awon le an pe ni omo olorun awon ti o ti ko isu ati ise re iborisa ati awon nkan ti o ro mo iborisa awon ti won ti ko sile awon ni a pe ni omo olorun awon ti won ti ko ilejo ile tete awon ti won ti ko ija jagidi jagan ibinu awon ti won ti ko sile awon ti won ti ko egbe kegbe ti won ba kaakiri tele tele awon ti won ti ko sile awon ti won ti ko ki a ma mu siga tabi ki a tun ma mu igbo tabi ki a ma da opolo ara wa ru awon ti won ti ko won sile awon ti won ti kuro ninu ise ibi ati ise okunkun aye yi awon ti won ti kuro ninu egbe awon ti o wa ninu okunkun awon ti won ti kuro ninu ti ti awon oso tabi awon aje tabi awon emi emire awon ti won ti ko won sile ti won gba Jesu Kristi Oluwa gbo ti a ti wo ese won nu ti a ti dariji won ti won ni ijeri rere ni okan wi pe awon di omo Olorun ti igbese aye won ti yi pada ti a ti so won dotun pelu wiwen iwenu mo eje Jesu awon ni a pe ni omo Olorun nihin ni o so fun wi pe eyin omo mi ti Olorun le eyin se nje bi Olorun ba wa fun wa ta le o le koju ija se wa bi a ba je ti Olorun se oran ti ni nigbati awon omo Israeli won je ti Olorun nigbati a pe Balamu lati odo Balaki wi pe ki o wa fi won gegun bi won ti je ti Olorun ko se se lati fi won gegun o ti o ye ka boju to ni igbesi aye wa ni pe ati je ti Olorun wi pe ati ko ese wa sile wi pe ati di omo Olorun wi pe ati fi eje Jesu Kristi we wa o ni eyin omo mi ti Olorun le eyin se eyin si ti segun won a o segun won mo ni a o segun won bi ota ba lepa o daju pe bi e ba ti di omo Olorun awa ni yo segun bi esu ba nfonu ti o si nkera muramu gege bi kini o o daju wi pe awa ni yo segun bi o ba dabi eni wi pe awon aye ara aye won ni wa sinu won si takasi wa wi pe won o se wa nibi o daju wi pe awa ni yo segun bi o ba je onigbagbo tooto ni wa bi a ba simi le Olorun ti a gbekele Olorun ibi kibi ti won ti le pade wa loju opopo ona tabi ni ahere tabi ninu ala tabi ni oju gbangba awa ni yo segun ni oruko Jesu eyin omo mi ti Olorun le eyin se eyin si ti segun won nitori eni ti nbe ninu yin to bi ju eni ti nbe ninu aye lo bi awon onigbagbo ti o dabi eni wipe oye ko ye bi won ba gbo wipe enikan aje won ma beru bi won ba je wo gbo pe enikan oso won ma beru bi won ba gbo wipe enikan ni emi emire won ma beru bi won ba gbo pe enikan ti o dabi esu fun ara re wípé ó dàbí ìwà àti ìṣe àti ọ̀rọ̀ ẹnu rẹ̀ àti àwọn tó ń ṣe ní àdúgbò, ó dàbí ọmọ èṣù tí ó jẹ́ pé ó lè da ìgbésí ayé ẹnikẹ́ni rú. Wọ́n a máa bẹ̀rù, ṣùgbọ́n ó sọ fún wa wípé bí a bá jẹ́ onígbàgbọ́ tòótọ́, ẹni tí ń bẹ nínú wa ó tóbi ju ẹni tí ń bẹ nínú ayé lọ. Nítorí bẹ́ẹ̀, bí a bá rí ẹnikẹ́ni, ẹnikẹ́ni lè halẹ̀, ẹnikẹ́ni lè sọ ohunkóhun tí ó fẹ́ sọ. Ṣé a mọ̀ wípé ìhàlẹ̀ Fáráò ó pọ̀ sí àwọn ọmọ Ísíráẹ̀lì? Ṣùgbọ́n ta ló ṣẹ́gun? Àwọn ọmọ Ísíráẹ̀lì ló ṣẹ́gun. Ṣé a mọ̀ wípé ìhàlẹ̀ Nebukadnessari ó pọ̀ nígbà tí ó fẹ́ gbé Ṣédrákì, Mèṣákì àti Abednego, ó fẹ́ gbé wọn sọ sínú iná? Ìhàlẹ̀ lásán ni. Nítorí wípé bí a bá jẹ́ ti Ọlọ́run, kò sí ẹni tí ó lè ṣẹ́gun wa. Ẹni tí ń gbénu wa ó pọ̀ ju ẹni tí ń gbénu ayé lọ. Ǹjẹ́ mo pè ọ́ níjà lónìí wípé bí o bá lè tọ agbára Ọlọ́run wò, bí o bá lè kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, tí o kọ àwọn ìbọ̀rìṣà, àwọn nǹkan tí ó wà nínú ayé sílẹ̀, bí o ti ń ké pe Ọlọ́run, Ọlọ́run yóò máa jẹ fún ọ. Bí o ti ń gbàdúrà, yóò máa gbọ́ àdúrà rẹ. Bí o tilẹ̀ jẹ́ wípé èṣù ti kára rẹ̀ ló pàdé rẹ lójú ọ̀nà, ó dájú wípé ìwọ ló ṣẹ́gun. Nínú Róòmù orí 16:20, ó sọ fún wa wípé Ọlọ́run àlàáfíà yóò sì tẹ Sàtánì mọ́lẹ̀ lé àtẹ́lẹsẹ̀ yín ní lọ́ọ́lọ́. Ṣé o gba èyí ni gbọ́? Wípé Ọlọ́run alágbára, Ọlọ́run ẹlẹ́dàá òun àti ayé, Ọlọ́run tí ó yọ àwọn ọmọ Ísíráẹ̀lì kúrò nínú ọ̀fìn àti kúrò nínú ìsìnrú tí ó wà nínú Íjíbítì, Ọlọ́run tí ó gba Ṣédrákì, Mèṣákì àti Abednego sílẹ̀, Ọlọ́run tí ó dáàbò bo Dánìẹ̀lì nínú ihò kìnìún, wípé yóò tẹ Sátánì mọ́lẹ̀ ní àtẹ́lẹsẹ̀ rẹ ní lọ́ọ́lọ́. Ta ni oṣó, ta ni àjẹ́, ta ni ẹlẹ́bọlóògùn, ta ni àwọn tí ó ń káàkiri bí pidánpidán? Bí Sàtánì bá di ìtẹ̀mọ́lẹ̀ lé àtẹ́lẹsẹ̀ rẹ, ó dájú pé àwọn wọ̀nyí tí wọ́n sọra wọn di ọ̀tá, tí wọ́n fara pamọ́ sí òkùnkùn, tí wọ́n ta fà sí ọ ní gbangba, ó dájú wípé ìwọ ló ṣẹ́gun. Bí o bá ti kọ àwọn nǹkan ayé búburú wọ̀nyí sílẹ̀ tí ó jẹ́ ti Ọlọ́run ní tòótọ́, Ọlọ́run yóò dáàbò bò ọ́. Bí àìsàn bá wà, yóò mú àìsàn kúrò. Bí ìbànújẹ́ bá wà, yóò mú kí ìbànújẹ́ lọ. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí àdìdè dúró. Bí o bá jẹ́ abọ̀rìṣà síbẹ̀, bí o bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ síbẹ̀, bí o bá jẹ́ alágbèrè síbẹ̀, bí o bá jẹ́ ẹ̀wọ̀ ni o sì máa ń lọ sílé sinimá káàkiri, bí o bá jẹ́ ẹ̀wọ̀ ni o sì máa ń ṣe ìfẹ́kúfẹ̀ẹ́ káàkiri, kí o sọ fún Ọlọ́run wípé o fẹ́ jẹ́ ti Ọlọ́run, o fẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kí ó wẹ̀ ọ́ nù, o fẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó jọba nínú rẹ, o fẹ́ di ẹ̀dá tuntun, o fẹ́ jẹ́ ti Ọlọ́run ní tòótọ́. Nítorí pé nígbà tí o bá jẹ́ ti Ọlọ́run, ni ó jẹ́ wípé èṣù kò ní lágbára lórí rẹ, àwọn ọ̀tá kò ní lágbára lórí rẹ, àwọn ẹlẹ́bọlóògùn kò ní lágbára lórí rẹ, àwọn alálòpàdà kò ní lágbára lórí rẹ, oṣó àti àjẹ́ kò ní lágbára lórí rẹ. Bí o bá jẹ́ ti Ọlọ́run ní tòótọ́, képe Ọlọ́run, sọ fún Ọlọ́run wípé o fẹ́ jẹ́ ti Ọlọ́run ní tòótọ́, èṣù àti àwọn ọmọ ẹmẹ̀wà rẹ̀ yóò di àtẹ̀mọ́lẹ̀ ní àtẹ́lẹsẹ̀ rẹ. Kò sì sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè pa ọ lára. Kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè pa ọ lára. Kò sí ọfà tí a ta sí ọ tí yóò lè bà ọ. Képe Ọlọ́run yóò já gbogbo èdè rẹ, yóò sì jẹ́ kí èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ kí ó di ìtẹ̀mọ́lẹ̀ lé àtẹ́lẹsẹ̀ rẹ. Képe Ọlọ́run, gba Olúwa gbọ́. Bí ẹ̀ṣẹ̀ àbí iṣẹ́ òkùnkùn àbí ìbọ̀rìṣà bá wà ní ìgbésí ayé rẹ, kọ́ nǹkan wọ̀nyí sílẹ̀. Bí àgbèrè, panṣágà, ìfẹ́kúfẹ̀ẹ́, ìṣekúṣe, ìrédè òru, ìjẹbọ káàkiri, bí ó bá wà ní ìgbésí ayé rẹ, kọ́ nǹkan wọ̀nyí sílẹ̀ kí o lè jẹ́ ti Ọlọ́run ní tòótọ́. Bí o bá sì jẹ́ Ọlọ́run ní tòótọ́, ó dájú wípé a ó dá ọ sílẹ̀, a ó tú ìdè rẹ, a ó fa gbogbo ìdè tí ó dẹ̀ ọ́ fà wọ́n já. Ẹ̀rù kò sí fúnni tí ó jẹ́ ti Ọlọ́run. Ẹ̀rù kò sí fúnni tí ó gbàgbọ́ nínú Jésù Kristì. Ẹ̀rù kò sí fúnni tí ó ti kọ ẹ̀ṣẹ̀ àti iṣẹ́ rẹ̀ sílẹ̀. Ẹ̀rù kò sí fúnni tí ó ní agbára Ọlọ́run ní ìgbésí ayé rẹ̀.
0: nítorí tí tóbi ni ẹni tí ń gbé inú rẹ. Jésù Kristì tí ó wá fi inú rẹ̀ ṣe ibùgbé, ó tóbi ju àwọn tí ó wà nínú ayé lọ.

bí àwọn ìṣẹ́kíṣẹ́, àwọn ìwé alálòpàáidà, ìwé oògùn, bí ó bá wà lọ́wọ́ rẹ, mú wọn jáde kí o dáná san wọ́n. Bí èrè ìbọ̀rìṣà bá ṣì wà ní ilé rẹ, kó wọn jáde kí o dáná san wọ́n. Bí àwọn aṣọ ẹgbẹ́ òkùnkùn, bí àwọn ẹ̀gbà ọrùn tí o gbà lọ́wọ́ àwọn alálòpàáidà, àwọn ẹlẹ́bọlóògùn bó bá wà níkàwọ́ rẹ, kó wọn jáde kí o dáná san wọ́n. Bí ó bá jẹ́ ìwọlé oṣù ń gbaradì pẹ̀lú àwọn nǹkan tí àwọn ará Egypt ń ṣe, tí àwọn tí ó wà nínú ayé ń ṣe, kó wọn jáde kí o dáná san wọ́n. Kí agbára Ọlọ́run kí ó ba lè jọba ní ìdílé rẹ. Kí iná ẹ̀mí mọ́ kí ó lè máa jó ní ìgbésí ayé rẹ. Kí àìsàn tí ó fi ara rẹ ṣe ibùgbé kí ó lè pòórá ní ìgbésí ayé rẹ. Kí àwọn nǹkan tí ọ̀tá ti fi sí ọ lára tí ó rìn káàkiri ara rẹ kí ó ba lè jáde kúrò ní ìgbésí ayé rẹ. Gba Olúwa gbọ́ kí o mọ̀ wípé títóbi ilé ẹni tí ń gbé inú rẹ. Jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kí ó wọ̀ ẹ́ mọ́ láúláú. Gba Olúwa gbọ́. Gba Olúwa gbọ́. Kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè ṣe ọ ní nǹkan. Àti pé gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dá lẹ́bi. Nítorí wípé ti Ọlọ́run lè ẹ̀yin ṣe, àti ẹni tí ń gbé inú yí tóbi ju ẹni tí ń gbé inú ayé lọ. Bí o bá bá wọn pàdé lé ojú àlà ẹ̀wọ̀ ló ṣẹ́gun wọn. Bí o bá bá wọn pàdé ní gbangba ìwọ̀ ló ṣẹ́gun wọn. Bí o sì jẹ́ ní ahéré tàbí ní abúlé ni o ti bá wọn pàdé, ìwọ̀ ló ṣẹ́gun wọn. Bí o jẹ́ ní ibi iṣẹ́, bí o jẹ́ níbi ọjà, ibikíbi tí o bá ti bá wọn pàdé gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ìwọ ni aṣẹ́gun. Má bẹ̀rù, ṣàgbàgbọ́ nìkan. Má bẹ̀rù, ṣàgbàgbọ́ nìkan. Fi ìgbàgbọ́ rẹ sínú Jésù Kristì Olúwa wa, kí o mọ̀ wípé títóbi lẹni tí ń gbé inú rẹ.

di mímọ́, ó jìyà lẹ́yìn ibodè. Àwọn ẹlòmíràn máa ń rò wípé bí a bá ń wá sí ilé ìsìn nígbà gbogbo, wípé èyí tó láti sọ wá di mímọ́. Wípé bí a bá ń ka bíbélì nígbà gbogbo, wípé díẹ̀ díẹ̀ a ó máa sọ wá di mímọ́. Àwọn ẹlòmíràn rò wípé bí a bá ń ṣe ojúṣe nínú ìjọ, wípé nígbà tí ó bá yá a ó sọ wá di mímọ́. Rárá, ó yẹ kí a mọ̀ wípé Jésù Kristì ni ó ta ìjẹrẹ̀ sílẹ̀, òní ó kú fún wa, òní ó jìyà fún wa, kí a bá lè sọ wá di mímọ́ nípa ikú tí ó kú fún wa. Bí o bá ti ní ìgbàlà tí o ti jẹ́ wọ̀ṣẹ́ tí o ti kọ̀ sílẹ̀, tí a ti sọ ayé rẹ di ọ̀tún, tí o ti jẹ́ ẹni ọ̀tún níwájú Ọlọ́run, ó yẹ kí o tún lọ bá Ọlọ́run wípé kí o sọ di mímọ́. Kí o mú gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé rẹ nínú ọkàn rẹ, kí o fà á tu, kí o yẹ ọ́ kúrò. Ẹ̀dá Ádámù, ẹ̀dá àbínibí tí ó wà nínú rẹ, wípé kí o yọ wọ́n kúrò. Bí o bá ṣe bẹ́ẹ̀, ó dájú wípé yóò sọ di mímọ́. Bí o bá fara rẹ róbọ, bí o bá gbé gbogbo ohun tí ó wà ní ìgbésí ayé rẹ síwájú Olúwa, wípé tí Olúwa ni wọ́n máa jẹ́. Ọkàn rẹ, ayé rẹ, gbogbo tí ó wà láyìíká rẹ, tí o lè tọ́ka sí pé ó jẹ́ tirẹ̀, wípé fún ògo Olúwa ni o máa lò wọ́n. Bí o bá sì gbàgbọ́ nínú Jésù Kristì tí ó kú láti sọ di mímọ́, ó dájú wípé yóò sọ di mímọ́. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, òun ni ẹni tí ń baptisi wa nínú ẹ̀mí mímọ́, ẹni tí ó fi agbára ẹ̀mí Ọlọ́run kún wa. Nítorí nínú Matthew orí kẹta lè a ti kà á, tí Johanu tí ó fi yé àwọn ènìyàn wípé nítòótọ́, nínú Matthew orí kẹta ẹsẹ̀ ìkọkànlá, ó wípé nítòótọ́ lí èmi ń fi omi baptisi yín fún ìrònúpìwàdà, ṣùgbọ́n ẹnìkan tí ó pọ̀ jù mí lọ, èyí ń tọ́ka sí Jésù Kristì, ń bọ̀ lẹ́yìn mi, bàtà ẹni tí èmi kò tó gbé, òní yóò fi ẹ̀mí mímọ́ àti iná baptisi yín. Ó yẹ kí a mọ̀ wípé gẹ́rẹ́ tí a bá ti ní ìgbàlà, ohun tí ó yẹ kí a máa gbàdúrà fún, ohun tí ó yẹ kí a máa lépa ni wípé kí a làkàkà, kí a gbàdúrà, kí a ṣe ohun tí ó yẹ kí a ṣe níwájú Olúwa, kí a dúró níwájú Olúwa láti sọ wá di mímọ́. Bí a bá ti ní ìsọdi mímọ́, ó yẹ kí a tún làkàkà, kí a gbàdúrà, kí a ṣe ohun gbogbo tí ó yẹ tí Ọlọ́run pa láṣẹ fún wa, kí a ba lè ní agbára ẹ̀mí Ọlọ́run oní ìrètí wa ní àkókò ikú. Bí a bá ń sọ nípa ikú, ẹlẹ́ṣẹ̀ tí kò ti mọ̀ Ọlọ́run a máa bẹ̀rù, ó sì yẹ kí ó bẹ̀rù, nítorí pé bí ó bá kú nínú ẹ̀ṣẹ̀ rẹ̀, ó dájú wípé ìdájọ́ ìbínú Ọlọ́run yóò bà lé lórí, yóò sì jìyà títí ayérayé. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ẹ̀rù kí ó ba aláìgbàgbọ́, kí ó ba ẹlẹ́ṣẹ̀, nítorí pé kò ní ìdákọ̀rọ̀, kò ní ìrètí bí ikú bá dé. Ṣùgbọ́n bí o bá ti gba Jésù Kristì gbọ́, ó yẹ kí o mọ̀ wípé Jésù Kristì ó ní ìrètí wa ní àkókò ikú. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, òun ní ilẹ̀kùn kan ṣoṣo tí ó lọ sí ọ̀run, tí a ṣí sílẹ̀ láti darí wa sí ọ̀run. Òun sì ní alágbàwí ńlá níwájú onídàájọ́ òdodo. Bí ó bá di ọjọ́ ìkẹyìn, nígbà tí ọjọ́ ìdájọ́ bá dé, bí a kò bá ní Jésù, ó dájú wípé a ó dá wa lẹ́jọ́, a ó sì rán wa lọ sí ibi tí àwọn tí kò ní Jésù tí wọ́n ó wà títí ayérayé, nínú ìpayín keke àti nínú ìṣẹ́ àti nínú ìdánilóró. Ṣùgbọ́n bí a bá ní Jésù, a ti mọ̀ wípé òun ni olùgbàlà wa, òun ni alágbàwí wa, òun ni ẹni tí ó ti fún wa ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé tí ó yàtọ̀ sí èyí tí a ń gbé tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Jẹ́ kí ó yẹ wípé ẹ̀kọ́ yìí tí ó ń sọ nípa Jésù gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí ẹni tí ń sọni di mímọ́, gẹ́gẹ́ bí ẹni tí ń baptisi wa nínú ẹ̀mí mímọ́, gẹ́gẹ́ bí ìrètí wa ní àkókò ikú, gẹ́gẹ́ bí ilẹ̀kùn kan ṣoṣo tí ó wà láti tọpa wa sí ọ̀run, àti gẹ́gẹ́ bí alágbàwí ńlá níwájú onídàájọ́ òdodo, wọ́n jẹ́ ẹ̀kọ́ tí ó ṣe pàtàkì, tí ó jẹ́ pé bí a kò bá wàásù rẹ̀ bẹ́ẹ̀, bí a kò bá fi kọ́ni ní ìgbà gbogbo, irú ìjọ bẹ́ẹ̀, irú ẹ̀sìn bẹ́ẹ̀, ó jẹ́ ẹ̀sìn tí kò ní ìdákọ̀rọ̀, tí kò ní gbòǹgbò, tí kò ní ìpìlẹ̀. Jẹ́ kí a wo ìkejì, ìtàn ẹ̀sìn Kristẹni tòótọ́. Láti àtètèkọ́ṣe tí Jésù fún ara rẹ̀, tí ó ti fún wa ní ẹ̀sìn Kristẹni yìí, tí ó sì ti jẹ́ kí ó yé wa wípé nípa ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ni a lè fi ní ìdáǹdè láti ìgbà yìí gan-an ni a ti ń tọpinpin, tí a sì jẹ́ kí ó dá wa lójú.

0: pé Jésù Kristì ni olùgbàlà. Ẹ̀kọ́ yìí ni ó jẹ́ ìdàkọ̀rọ̀ fún gbogbo ìjọ láti àkókò náà títí di àkókò yìí. Yẹ kí a wo Matthew orí 16 ẹsẹ̀ 18. Èmi sì wí fún ọ pẹ̀lú pé ìwọ ni Pétérù, orí àpáta yìí lèmi ó kọ ìjọ mi lé, ẹnu ọ̀nà ipò òkú kì yóò sì lè borí rẹ̀. Jésù ń jẹ́ kí ó dá àwọn ọmọ ìhìn rẹ̀ lójú wípé òun ní òkúta iyebíye, òun ní ìpìlẹ̀, òun ní àpáta tí a ó kọ ìjọ lé lórí. Àti wípé bí a bá kọ ìjọ lé Jésù Kristì lórí gẹ́gẹ́ bí ìpìlẹ̀, gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí ẹni tí ń dáni ní ìdè, gẹ́gẹ́ bí ẹni tí mú wa wá sí ọ̀dọ̀ Ọlọ́run wípé àwọn ipò òkú tàbí àwọn ẹ̀mí kẹ́mí àti èṣù pàápàá pẹ̀lú wọn, wọn kì yóò lè borí ìjọ. Láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni ẹ̀sìn Kìrìsìtẹ́nì tòótọ́ ti fi gbòǹgbò múlẹ̀ lórí ìpìlẹ̀ ìhìn rere tí kò lábòlà, tó bẹ́ẹ̀ tí ó fi jẹ́ pé gbogbo àwọn ìránṣẹ́ Sàtánì àti àwọn ìránṣẹ́ ọ̀run àpáàdì wọn kò lè ṣẹ́gun rẹ̀. Àkókò yóò kùnà fún wa láti jẹ́ kí n lè sọ fún ọ àwọn inúnibíni tí ó dìde sí ìjọ láti àtètèkọ́ṣe àti láti ọ̀pọ̀lọpọ̀ ọdún, ṣùgbọ́n tí ó jẹ́ wípé bí ó tilẹ̀ jẹ́ pé ìjọ àkọ́kọ́ kìí ṣe ìjọ tí ó lówó, ìjọ tí ó ní àwọn gbajúmọ̀ tàbí ìjọ tí ó ní àwọn dúkìá, ìjọ tí ó ní ohun ìní tàbí ilẹ̀, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nítorí wípé Jésù Kristì ni ó jẹ́ ìpìlẹ̀, nítorí pé Jésù Kristì ni ó jẹ́ àpáta, nítorí bẹ́ẹ̀ àwọn inúnibíni tí a ṣe sí ìjọ wọn kò lè ba ìjọ jẹ́ tàbí kí wọn kí ó da ìjọ rú tàbí kí wọn kí ó pa ìjọ run pátápátá. Síbẹ̀síbẹ̀ gẹ́gẹ́ bí a ti ń ṣe inúnibíni wọ̀nyí, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ìjọ ńlá gbára sí i. Gbogbo àkójọpọ̀ ìtàn, ìtẹ̀síwájú àti ìkéde ìrere ní ìgbà àwọn apọ́stẹ́lì títí di àkókò yìí, wọ́n jẹ́ kí ó yé wa wípé ìwàásù Jésù Kristì gẹ́gẹ́ bí olùgbàlà kì í ṣe gẹ́gẹ́ bí olùkọ́ni nìkan ṣoṣo tàbí bí wòlíì tàbí bí oníwà rere tàbí bí ẹni ńlá kan tàbí àpẹẹrere kan lásán. Kì í ṣe èyí ni ó jẹ́ kí ìjọ kí ó lágbára tí ó sì jẹ́ kí ó gbèrú, ṣùgbọ́n ìwàásù Jésù Kristì gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí ẹni tí ó ń ṣe àṣekágbá ìgbàlà wa tí a fi ní ìdáríjì ẹ̀ṣẹ̀, ìwàásù yìí gan ni ó jẹ́ kí ìjọ kí ó lágbára. Ó sì yẹ kí ó yé wa wípé ohun yìí kan náà ló yẹ kí a máa tẹnumọ́ títí di òní, kí a sì máa tọ́ka àwọn ènìyàn tí ń wá síhìn-ín sí Jésù Kristì olùgbàlà àti olùdáǹdè wa. Nínú Kọ́rìntì 1:3 ẹsẹ̀ 11, kí a tún wò lẹ́ẹ̀kan sí i, nítorí ìpìlẹ̀ mìíràn ní ẹnìkan kò lè fi lélẹ̀ ju èyí tí a ti fi lélẹ̀ lọ, tí í ṣe Jésù Kristì. Ìpìlẹ̀ mìíràn ní ẹnìkan kò lè fi lélẹ̀ ju èyí tí a ti fi lélẹ̀ lọ, tí í ṣe Jésù Kristì. Ó yẹ kí ó yé wa wípé ìpìlẹ̀ yìí kan ṣoṣo ni ó lè gbé wa ró. Ìṣẹ́gun tí ẹ̀sìn Kìrìsìtẹ́nì ní, ó jẹ́ ohun tí a ní nípa ìlànà tí a fi lé wa lọ́wọ́ láti inú Bíbélì, nítorí wípé ìlànà yìí ni ó fi Jésù hàn gẹ́gẹ́ bí ẹni tí a kọ́ ilé ìgbàgbọ́ wa lé lórí. Bí àwa pẹ̀lú bí a bá mọ nǹkan wọ̀nyí, yóò jẹ́ kí ìsìn wa kí ó jẹ́ ohun tí ó jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa, kí ó sì jẹ́ pé àwa pàápàá a ó jẹ́ ẹni tí ó jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Kí a mọ̀ wípé àwọn ẹ̀kọ́ ìhìn rere tí ó gbé Jésù kalẹ̀ gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn àti gẹ́gẹ́ bí olùgbàlà, àwọn wọ̀nyí ni ó wúlò fún wa láti jẹ́ kí ìjọ kí ó dúró níwájú Ọlọ́run. Bí ó bá jẹ́ pé olùdásílẹ̀ ìjọ lè à ń fi hàn àwọn ènìyàn, bí ó bá jẹ́ pé olùṣọ́ àgùntàn ẹlẹ́ran ara lè à ń fi hàn àwọn ènìyàn, bí ó bá jẹ́ wípé àwọn olùkọ́ lè à ń fi hàn àwọn ènìyàn, bí ó bá jẹ́ wípé àwọn ènìyàn kan tí a kà sí pàtàkì nínú ìjọ lè à ń fi hàn àwọn ènìyàn, ìjọ bẹ́ẹ̀ kí ó lè dúró, ìjọ bẹ́ẹ̀ kí ó lè fún àwọn ènìyàn wọ̀nyí ní ohun tí ó ṣe kókó láti lè darí wọn sí ọ̀dọ̀ Ọlọ́run láti lè ní ìgbàlà. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé ohun tí a kọ́ nínú ìtàn Kìrìsìtẹ́nì ni wípé láti ìbẹ̀rẹ̀ ni wọ́n ti fi òǹtẹ̀ tẹ ọ̀rọ̀ yìí wípé Jésù Kristì nìkan ni ó máa sọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí olùgbàlà àti olùfúnni ní ìyè. apere yi ni o ye ki awa pelu ki o tele ye ki awo Heberu ori keji ese keta Heberu ori keji ese keta awa ti se la bi awa ko ba nani iru igbala nla bi eyi ti atete ko bere si so lati odo Olowa ti a se fi mule fun wa lati odo awon eni ti o gbo oni awa o ti se la awa o ti se bo ninu idajo Olorun awa o ti se bo ninu ijiya ayeraye bi aba bi a ko ba nani igbala nla bi iru eyi nitori be o ye ki o je ohun ti a nso ni igba gbogbo fun awon ti o wa sinu ijo we pe won ni lati gbadura titi won o fere we pe ati gba okan won la ati dari ese won ji won ati yi igbesi aye won pada si rere nipa igbagbo ninu Jesu Kristi nikan soso ninu Peteru keji ori keta Peteru keji ori keta ese keji ki eyin ki o le ma ran ti oro ti ati enu awon woli mimo so saju ati ofin Oluwa ati olugbala wa lati odo awon apostle yin we pe eko yi ti awon apostle fi lele ti won je ki o da wa loju we pe Jesu Kristi ni olugbala oni eni ti so ni di mimo oni eni ti fi agbara emi mo kuni oni ireti wa ni akoko iku on si ni idakoro wa oni alagbawe wa ni waju Olorun oni ki a ma ranti awon eko yi nitori pe eyi ni yo je idakoro wa ni akoko iku ikoni ti o ye koro nipa Kristi ni o nfun ni ni igbagbo lati le dojuko iku nigbati iku ba de eyi ni yo je ki a ma rin irin ajo wa nigbati irin ajo ba nlo sopin gege bi eni tin ri ohun ti a ko ri ti se ti ayeraye eko Kristi gege bi onilaja laarin awa ati Olorun gege bi aropo wa ti o gba iya wa je ti o si ku fun wa gege bi eni tin sipe fun wa ati gege bi olurapada wa eni ti o ku fun ese wa ti o si jidide fun idalare wa eko yi ni o le fun wa ni igboya lati dojuko iku nigbati akoko yi ba to eyi ni o je ki a so wi pe iku oro reda isa oku isegun reda nitori be je ki oye owe pe bi o ba ni Jesu gege bi Olowa ati olugbala re nigba na ni o le ni idakoro ni esin Christianity o sinsin yo je itewogba ni waju Olowa ki se eyi nikan a npe wa nija we pe ani lati pa esin Christianity yi ani lati pamo ni toto titi a o fi ri Olowa ye ki a wo epistle ti Juda si eniyan gbogbo epistle ti Juda si eniyan gbogbo ese keta olufe nigbati mo fi aisimi gbogbo kowe si yin ni ti igbala ti se ti gbogbo eniyan ko gbodo sai ma kowe si yin kin si gba yin ni iyanju lati ma ja gidi gidi fun igbagbo ti afile awon eniyan mimo lowo le kan soso eyi ni ipenija ti bibeli nfun wa we pe ki a ma ja gidi gidi fun igbagbo ti afile awon eniyan mimo lowo le kan soso ki a ma je ki awon ti won waasu iwaasu eke tabi eko eke ki won ki o fi afefe eko keko gba wa kaakiri Kristi ati awon apostle re won ti so tele saju wi pe ni igba ekehin awon eleko eke yo po awon woli eke yo po awon Kristi eke papa won yo po jojo wi pe yo si rorun fun awon eniyan lati sipo pada ati lati kuro ninu eko ti o ye koro ati lati lo si ibi etan nitori be ma se je ki awon egan aladugbo re ma se je ki eleya ti awon ara aye ti won fi o se nitori wi pe o je eni tin sin Olorun nipase igbagbo ninu Jesu Kristi tabi iyosho ti si ti awon alariwisi awon apeinda ti won yosho ti si o ma se je ki awon nkan wonyi ki o da opada ma se je ki awon nkan wonyi ki o mu ogbojege tabi ki o mo kuro lori ipile ti ati filele fun o yi ti se Jesu Kristi je ki o ye o wi pe gbogbo awon oro Olorun ti o ti gbo nipa Jesu nipa wi pe ani lati ni igbala wi pe o je ki awon nkan wonyi ki o duro ninu okan re o si simi le won o si duro ti won o si nse asimi lati ri wi pe o je eni ti ati gba okan re la nipa ewenu mo eje Jesu Kristi wo Heberu ori kerin ese ikini nitori na eje ki aberu bi ati fi leri ati wo inu isimi re sile fun wa ki enikeni ninu yin ki o ma bada bi eni pe o kuna re bi abakuro lori ipile bi abakuro ninu eko bibeli bi abakuro lori eko ti o so fun wa nipa Jesu gege bi olugbala gege bi eni tin so ni di mimo gege bi eni tin fi agbara emi mo kuni gege bi eni ti o je oluso agutan wa oluso agutan rere ati gege bi eni ti o je ipile eko Kristi atabi eko ihin rere bi abakuro lori nkan wonyi a ko ni le de ijoba orun a ko ni le ri olorun ni ikeyin nitori be e je ki a beru ki a ri wi pe bi ati fun ani ileri ati wo inu isimi re wi pe enikeni ninu wa ko padanu iye aini pekun ati anfani lati ba Jesu joba ni ikeyin e je ki a dide duro ki a gbadura ki a so fun olorun wi pe eyi ti a ti fi le wa lowo gege bi Jesu olugbala eyi ti a ti fi le wa lowo Jesu eni ti so ni di mimo eyi ti a ti fi le wa lowo Jesu Kristi eni ti yo fun wa ni agbara emi mimo ati eni ti o n dari wa ti o je ilekun si ayeraye si odo Olorun wi pe a o di mu shinshin titi di ojo ekeyin a ko ni je ki enikeni ki o fi eko eke ki o fi tan wa je tabi ki o fi gba wa kuro lodo Olorun dide duro ki o diju re ki o se gbadura si Olorun ki ori wi pe o pa igbagbo to tomo bi o ko ba ti ni igbala eyi ni ohun akoko ti oni lati se oni lati so fun Olorun wi pe o fe ni igbala bi o ko ba ti ni isodi mimo o ye ki o so fun Olorun bi o ba ni idaniloju pe o ti ni igbala wi pe o fe ni isodi mimo ti o fi fo okan re mo ti o si funfun laulau bi ojo didi bi o ba si mo wi pe o ti ni agbara o ti ni isodi mimo o ye ki o gbadura ki a le fun ni agbara emi mimo ki o ri wi pe eko ihin rere ti a ti fi le olowo o di mu titi a o fi ri Jesu olowo ati olugbala wa
1: DCLM Radio. Your spiritual welfare is our concern.
2: Rere ti Joanu ori ogun ni ojo ikini ose ni kutukutu nigbati ile ko ti mo ni Maria Magdalene wa si iboji o si ri pe ati gbe okuta kuro ni enu iboji nitori na o sare o si to Simoni Peteru wa ati omo eyin miran na eni ti Jesu feran o si wi fun won pe won ti gbe Oluwa kuro ni iboji awa ko si mo ibi ti won gbe te si nigba na ni Peteru jade ati omo eyin miran na won si wa si iboji awon mejeji si jumo sare eyi omo eyin miran ni si sare ya Peteru o si tete ko de iboji o si bere o si wo inu re o ri aso ogbo na lile sugbon won ko wo inu re nigba na ni Simoni Peteru ti nbo leyin re de o si wo inu iboji o si ri aso ogbo na wa nibe ati pe gele ti o ti wa nibi ori re ko si wa pelu aso ogbo na sugbon aka ajo ni ibi kan fun ara re nigba na ni omo eyin miran na eni ti o ko de iboji wo inu re pelu o si ri o si gbagbo nitori pe won ko sa ti mo iwe mimo pe ohun ko le sa imagine de kuro ninu oku be ni awon omo eyin na si tun pada lo si ile won sugbon Maria duro leti iboji lode o sokun bi o tin sokun be ni o bere o si wo inu iboji o si kiyesi awon angeli meji alaso funfun won joko okan ni haori ati okan ni haese nibi ti oku Jesu gbe ti sun si won si wi fun pe obirin yi e se ti iwo fi sokun o si wi fun won pe nitori ti won ti gbe Oluwa mi emi ko si mo ibi ti won gbe te si nígbà tí ó sì ti wí èyí tán, ó yí padà, ó sì rí Jésù dúró, kò sì mọ̀ pé Jésù ni. Jésù wí fún un pé, obìnrin yìí, èṣe tí ìwọ fi ń sọkún, ta ni ìwọ ń wá? Ò ń ṣe bí olùṣọ́gbà ní ṣe. Ó wí fún un pé, alàgbà, bí ìwọ bá ti gbé kúrò níyìn, sọ bí tí ó gbé tẹ́ ẹ sí fún mi, èmi ó sì gbé kúrò. Jésù wí fún un pé, Màríà. Ó sì yí padà, ó wí fún un pé, Rábónì, èyí tí ó jẹ́ olùkọ́ni. Jésù wí fún un pé, má ṣe fi ọwọ́ kàn mí, nítorí tí èmi kò tí ì gòkè lọ sọ́dọ̀ bàbá mi. Ṣùgbọ́n lọ sọ́dọ̀ àwọn arákùnrin mi, sì wí fún wọn pé, èmi ń gòkè lọ sọ́dọ̀ bàbá mi, àti bàbá yín, àti sọ́dọ̀ Ọlọ́run mi, àti Ọlọ́run yín. Màríà Magdalene wá, ó sì sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé òun ti rí Olúwa, àti pé ó sì ti sọ nǹkan wọ̀nyí fún òun. Lọ́jọ́ kan náà, lọ́jọ́ ìkínní ọ̀sẹ̀, nígbà tí alẹ́lẹ́, tí a sì ti tilẹ̀kùn ibi tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ gbé péjọ, nítorí ìbẹ̀rù àwọn Júù, bẹ́ẹ̀ ni Jésù dé, ó dúró láàrin, ó sì wí fún wọn pé, àlàáfíà fún yín. Nígbà tí ó sì ti wí bẹ́ẹ̀ tán, ó fi ọwọ́ àti ìhà rẹ̀ hàn wọ́n. Nítorí náà ni àwọn ọmọ ẹ̀yìn yọ̀ nígbà tí wọ́n rí Olúwa. Nítorí náà, Jésù sì tún wí fún wọn pé, àlàáfíà fún yín. Gẹ́gẹ́ bí bàbá ti rán mi, bẹ́ẹ̀ ni èmi sì ran yín. Nígbà tí ó sì ti wí èyí tán, ó mí sí wọn, ó sì wí fún wọn pé, ẹ gba ẹ̀mí mímọ́. Ẹ̀ṣẹ́ ẹnikẹ́ni tí ẹ̀yin bá fìjì, a fìjì wọ́n. Ẹ̀ṣẹ́ ẹnikẹ́ni tí ẹ̀yin bá dá dúró, a dá wọn dúró. Ṣùgbọ́n Tómásì, ọ̀kan nínú àwọn méjìlá tí à ń pè ní Dídímù, kò wà pẹ̀lú wọn nígbà tí Jésù dé. Nítorí náà, àwọn ọmọ ẹ̀yìn yòókù wí fún un pé, àwa ti rí Olúwa. Ṣùgbọ́n ó wí fún wọn pé, bí kò ṣe pé mo bá rí àpá ìṣó ní ọwọ́ rẹ̀, kí èmi kí ó sì fi ìka mi sí àpá ìṣó náà, kí èmi kí ó sì fi ọwọ́ mi sí ìhà rẹ̀, èmi kì yóò gbàgbọ́. Lẹ́yìn ijọ́ mẹ́jọ, àwọn ọmọ ẹ̀yìn sì tún wà nínú ilé, àti Tómásì pẹ̀lú wọn. Nígbà tí a sì ti tilẹ̀kùn, Jésù dé, ó sì dúró láàrin, ó sì wí pé, àlàáfíà fún yín. Nígbà náà ni ó wí fún Tómásì pé, mú ìka rẹ wá níyìn, kí o sì wo ọwọ́ mi, sì mú ọwọ́ rẹ wá níyìn, kí o sì fi sí ìhà mi, kí ìwọ kí o má ṣe aláìgbàgbọ́ mọ́, ṣùgbọ́n jẹ́ onígbàgbọ́. Tómásì dáhùn, ó sì wí fún un pé, Olúwa mi àti Ọlọ́run mi. Jésù wí fún un pé, nítorí tí ìwọ rí mi ni ìwọ ṣe gbàgbọ́. Alábùkún fún ni àwọn tí kò rí, tí wọ́n sì gbàgbọ́. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì mìíràn ni Jésù ṣe níwájú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí a kò kọ sínú ìwé yìí. Ṣùgbọ́n wọ̀nyí ni a kọ kí ẹ̀yin kí ó lè gbàgbọ́ pé Jésù ní í ṣe Kristi náà, ọmọ Ọlọ́run, àti ní gbígbàgbọ́ kí ẹ̀yin kí ó lè ní ìyè ní orúkọ rẹ̀. Ìrere ti Jòhánù, orí 11. Lẹ́yìn nǹkan wọ̀nyí, Jésù tún fi ara rẹ̀ hàn fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ létí òkun Tibéríà. Báyìí ni ó sì farahàn. Símónì Pétérù àti Tómásì tí à ń pè ní Dídímù, àti Nàtánielì ará Kánà àti Galílè, àti àwọn ọmọ Sebedé, àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjì mìíràn jùmọ̀ wàpọ̀. Símónì Pétérù wí fún wọn pé, èmi ń lọ ìpẹja. Wọ́n wí fún un pé, àwa pẹ̀lú ń bá ọ lọ. Wọ́n jáde, wọ́n sì wọ inú ọkọ̀. Ní òru náà, wọn kò sì mú ohunkóhun. Ṣùgbọ́n nígbà tí ilẹ̀ bẹ̀rẹ̀ sí í mọ́, Jésù dúró létí òkun. Ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kò mọ̀ pé Jésù ni. Nítorí náà, Jésù wí fún wọn pé, ẹ̀yin ọmọdé, ẹni oúnjẹ díẹ̀ bí? Wọ́n dá lóhùn wí pé, rárá o. Ó sì wí fún wọn pé, ẹ sọ àwọn sí apá ọ̀tún ọkọ̀, ẹ̀yin ó sì rí. Nítorí náà, wọ́n sọ ọ́, wọn kò sì lè fà á jáde nítorí ọ̀pọ̀ ẹja. Nítorí náà ni ọmọ ẹ̀yìn náà tí Jésù fẹ́ràn wí fún Pétérù pé, Olúwa ni. Nígbà tí Símónì Pétérù gbọ́ pé Olúwa ni, bẹ́ẹ̀ ni ó di àmùrè ẹ̀wù rẹ̀ mọ́ra, nítorí ó wà ní ìhòhò, ó sì gbé ara rẹ̀ sọ sínú òkun. Ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn yóò kú mú ọkọ̀ kékeré kan wá, nítorí tí wọn kò jìnà sílẹ̀, ṣùgbọ́n bí ìwọ̀n ìgbà ìgbọ̀nwọ́, wọ́n ń wọ́ àwọn náà tí ó kún fún ẹja. Nígbà tí wọ́n gúnlẹ̀, wọ́n rí iná ẹ̀yìn níbẹ̀, àti ẹja lórí rẹ̀, àti àkàrà. Jésù wí fún wọn pé, ẹ mú nínú ẹja tí ẹ pa ní ìsinsìnyí wá. Nítorí náà, Símónì Pétérù gòkè, ó sì fa àwọn náà wálẹ̀, ó kún fún ẹja ńlá, ó jẹ́ 73. Bí wọ́n sì ti pọ̀ tó òní, àwọn náà kò ya. Jésù wí fún wọn pé, ẹ wá jẹun òwúrọ̀. Kò sì sí ẹnìkan nínú àwọn ọmọ ẹ̀yìn tí ó jẹ́ bíi pé ta ni ìwọ ṣe, nítorí tí wọ́n mọ̀ pé Olúwa ni. Jésù wá, ó sì mú àkàrà, ó sì fi fún wọn, gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì ni ẹja. Èyí ni ìgbà kẹta ní ìsinsìnyí tí Jésù farahàn àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lẹ́yìn ìgbà tí ó jíǹde kúrò nínú òkú. Ǹjẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n jẹun òwúrọ̀ tán, Jésù wí fún Símónì Pétérù pé, Símónì, ọmọ Jona, ìwọ fẹ́ mi ju àwọn wọ̀nyí lọ bí? Ó sì wí fún un pé, bẹ́ẹ̀ ni Olúwa, ìwọ mọ̀ pé mo fẹ́ràn rẹ. Ó wí fún un pé, máa bọ́ àwọn ọ̀dọ́ àgùntàn mi. Ó tún wí fún nígbà kejì pé, Símónì, ọmọ Jona, ìwọ fẹ́ mi bí? Ó wí fún un pé, bẹ́ẹ̀ ni Olúwa, ìwọ mọ̀ pé mo fẹ́ràn rẹ. Ó wí fún un pé, máa bọ́ àwọn àgùntàn mi. Ó wí fún nígbà kẹta pé, Símónì, ọmọ Jona, ìwọ fẹ́ràn mi bí? Inú Pétérù bàjẹ́ nítorí tí ó wí fún nígbà ìkẹta pé, ìwọ fẹ́ràn mi bí? Ó sì wí fún pé, Olúwa, ìwọ mọ ohun gbogbo, ìwọ mọ̀ pé mo fẹ́ràn rẹ. Jésù wí fún pé, máa bọ́ àwọn àgùntàn mi. Lóòótọ́ lóòótọ́ ni mo wí fún ọ, nígbà tí ìwọ wà ní ọmọdé, ìwọ máa di ara rẹ ní àmùrè, ìwọ sì máa rìn lọ sí ibi tí ìwọ bá fẹ́, ṣùgbọ́n nígbà tí ìwọ bá di arúgbó ìwọ na ọwọ́ rẹ jáde ẹlòmíràn yóò sì di ọ ní àmùrè yóò sì mú ọ lọ síbi tí ìwọ kò fẹ́ ó wí èyí ó fi ń ṣàpẹẹrẹ irú ikú tí yóò fi yin ọlọ́run lógo lẹ́yìn ìgbà tí ó sì ti wí èyí tán ó wí fún un pé máa tọ̀ mí lẹ́yìn pétérù sì yí padà ó rí ọmọ ẹ̀yìn ni ẹni tí jésù fẹ́ràn ń bọ̀ lẹ́yìn ẹni tí ó sì rọgún sí àyà rẹ̀ nígbà oúnjẹ alẹ́ tí ó sì wí fún un pé olúwa ta ni ẹni tí ó fi ọ hàn nígbà tí pétérù rí ó wí fún jésù pé olúwa eléyìí à ń kọ jésù wí fún un pé bí èmi bá fẹ́ kí ó dúró títí èmi ó fi dé kí ni èyí ni sí ọ ìwọ máa tọ̀ mí lẹ́yìn nítorí náà ọ̀rọ̀ yìí sì tàn ká láàrin àwọn arákùnrin pé ọmọ ẹ̀yìn ni kì yóò kú ṣùgbọ́n jésù kò wí fún wọn pé òun kì yóò kú ṣùgbọ́n bí èmi bá fẹ́ kí ó dúró títí èmi ó fi dé kí ni èyí ni sí ọ èyí ni ọmọ ẹ̀yìn náà tí ó jẹ́rìí nǹkan wọ̀nyí tí ó sì kọ̀wé nǹkan wọ̀nyí àwa sì mọ̀ pé òtítọ́ ni ẹ̀rí rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ohun mìíràn pẹ̀lú ni jésù ṣe èyí tí bí a bá kọ̀wé wọn ní ọ̀kọ̀ọ̀kan mo rò pé ayé pàápàá kò lè gba ìwé náà tí a bá kọ àmì èyí ni òpin ìhìn rere ti Jòhánù.
1: DCLM Radio, the spiritual warfare is our concern.
2: Ṣé àwọn apostoli orí ìkíní tí ó fìlù ìhìn ìṣáájú ni mo ti rò ní ti ohun gbogbo tí Jésù bẹ̀rẹ̀ sí í ṣe àti sí í kọ́ títí ó fi di ọjọ́ tí a gbà á lọ sókè lẹ́yìn tí ó ti ipa ẹ̀mí mímọ́ pàṣẹ fún àwọn apostoli tí ó yàn àwọn ẹni tí ó sì farahàn fún láàyè lẹ́yìn ìjìyà rẹ̀ nípa ẹ̀rí púpọ̀ tí ó dájú ẹni tí a rí lọ́dọ̀ wọn ní ogójì ọjọ́ tí ó ń sọ ohun tí í ṣe ti ìjọba Ọlọ́run nígbà tí ó sì bá wọn péjọ ó pàṣẹ fún wọn kí wọn kí ó má ṣe kúrò ní Jerusalemu ṣùgbọ́n kí wọn kí ó dúró de ìlérí baba èyí tí ó wí pé ẹ̀yin ti gbọ́ ní ẹnu mi nítorí ní tòótọ́ ni Jòhánù fi omi baptisí ṣùgbọ́n a ó fi ẹ̀mí mímọ́ baptisí yín kì í ṣe ọjọ́ púpọ̀ láti òní lọ nítorí náà nígbà tí wọ́n sì péjọ wọ́n bí léèrè pé olúwa láti ìgbà yìí lọ ìwọ á mú ìjọba padà fún Ísíráélì bí ó sì wí fún wọn pé kì í ṣe tiyín láti mọ àkókò tàbí ìgbà tí baba ti yàn nípa agbára ohun tìkara rẹ̀ ṣùgbọ́n ẹ̀yin ó gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá balẹ̀ yín ẹ ó sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerusalemu àti ní gbogbo Judea àti ní Samaria àti títí dé òpin ilé ayé nígbà tí ó sì ti wí nǹkan wọ̀nyí bí wọ́n ti ń wò á gbé e sókè àwọ̀ sànmọ́ sì gbà á kúrò ní ojú wọn bí wọ́n sì ti tẹjú mọ́ ojú ọ̀run bí ó ti ń re òkè kíyèsí àwọn ọkùnrin méjì aláṣọ àlàdúró létí ọ̀dọ̀ wọn tí wọ́n sì wí pé ẹ̀yin ará Galilee èé ṣe tí ẹ fi dúró tí ẹ̀ ń wo ojú ọ̀run Jésù náà yìí tí a gbà sókè ọ̀run kúrò lọ́wọ́ yín yóò padà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ẹ ti rí tí ó ń lọ sí ọ̀run nígbà náà ni wọ́n padà ti orí òkè tí à ń pè ní Olífì lọ sí Jerusalemu tí ó súnmọ́ Jerusalemu ní ìwọ̀n ìrìn ọjọ́ ìsinmi kan nígbà tí wọ́n sì wọlé wọ́n lọ sí yàrá òkè níbi tí Pétérù àti Jákọ́bù àti Jòhánù àti Ándérù àti Fílípì àti Tómásì Bátólómíù àti Mátíù Jákọ́bù ọmọ Álfèù àti Símónì Sẹ́lóòtè àti Júdà arákùnrin Jákọ́bù gbé wà gbogbo àwọn wọ̀nyí fi ọkàn kan dúró sí àdúrà àti sí ẹ̀bẹ̀ pẹ̀lú àwọn obìnrin àti Màríà ìyá Jésù àti àwọn arákùnrin rẹ̀ pẹ̀lú ní ìjọ wọn ni Pétérù sì dìde dúró ní àwùjọ àwọn ọmọ ẹ̀yìn iye àwọn ènìyàn gbogbo nínú ìjọ jẹ́ 60 ó ní ẹ̀yin ará ìwé mímọ́ kò lè ṣe kí ó má ṣe tí ẹ̀mí mímọ́ ti sọ tẹ́lẹ̀ láti ẹnu Dáfídì ní ti Júdásì tí ó ṣe amọ̀nà fún àwọn tí ó mú Jésù nítorí àkàákún wa ó sì ní ìpín nínú iṣẹ́ ìránṣẹ́ yìí ǹjẹ́ ọkùnrin yìí ṣàti fi èrè àìsòótọ́ ra ilẹ̀ kan nígbà tí ó sì ṣubú lé ògèdè ńgbé ó bẹ́ ní agbede méjì gbogbo ìfun rẹ̀ sì tú jáde ó sì di mímọ̀ fún gbogbo àwọn tí ń gbé Jerusalemu nítorí náà ni a fi ń pe ìgbẹ́ náà ní Akedama ní èdè wọn èyí ni ní ìgbẹ́ ẹ̀jẹ̀ asáàkọ́ nínú ìwé sáàmù pé jẹ́ kí ibùjókò rẹ̀ kí ó di ahoro kí ẹnìkan kí ó má sì ṣe gbé inú rẹ̀ àti oyè rẹ̀ ni kí ẹlòmíràn gbà nítorí náà nínú àwọn ọkùnrin wọ̀nyí tí wọ́n ti ń bá wa rìn ní gbogbo àkókò tí Jésù Olúwa ń wọlé tí ó sì ń jáde láàrin wa bẹ̀rẹ̀ láti ìgbà baptisimu Jòhánù wá títí ó fi di ọjọ́ náà tí a gbé lọ sókè kúrò lọ́dọ̀ wa ó yẹ kí ọ̀kan nínú àwọn wọ̀nyí ṣe ẹlẹ́rìí àjínde rẹ̀ pẹ̀lú wa wọ́n sì yan àwọn méjì Jósẹ́fù tí à ń pè ní Bàsábà ẹni tí a sọ àpèlé rẹ̀ ní Jústù àti Mátíà wọ́n sì gbàdúrà wọ́n sì wí pé ìwọ Olúwa olùmọ ọkàn gbogbo ènìyàn fi hàn nínú àwọn méjì yìí èwo ni ìwọ yàn kí ó lè gba ipò nínú iṣẹ́ ìránṣẹ́ yìí àti iṣẹ́ apostoli èyí tí Júdásì ṣubú kúrò nínú rẹ̀ kí ó lè lọ sí ipò ti ara rẹ̀ wọ́n sì dìbò fún wọn ìbò sì mú Mátíà a sì kà á mọ́ àwọn apostoli 11.
0: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run wa, àdúrà wa lónìí ni wípé ẹ ó bá wa sọ̀rọ̀. Àdúrà wa ni wípé bí a ti wá síwájú yín nísinsìnyí tí a fẹ́ jẹ oúnjẹ ẹ̀mí, wo pe e o bo wa a o si je ajeyo onje ye ti o fun wa je yo fun alagbara yo fun alore ofe yo je ki a le dide ninu ipa ati agbara igbagbo lati tele yin ati lati le sumo yin timo timo ati lati le je olooto si ohun gbogbo ti en ko wa ti en so fun wa eran wa lowo ki a ba le wulo ninu ijoba yin adupe wo pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa eje ki a si bibeli wa si Matthew ori kerin Matthew ori kerin lati ese ikokandinlogun ni ati nka o si we fun won pe e ma to mi lehin emi o si so yin di apeja eniyan e ma to mi lehin emi o si so yin di apeja eniyan loni an so nipa titele Jesu on ti o se pataki ni igbese aye wa ni titele Jesu nitori wo pe ere popo nipa ti ara ati nipa ti emi ni o wa ninu ki a ma tele Jesu bi o ba wo ese ti akaye dara dara Jesu Kristi so fun awon wonyi wo pe e ma to mi leyin emi o si so yin di apeja eniyan awon wonyi ti je apeja fun opolopo odun ise apeja ti won si nse o ti je ohun ti ko lere nigba miran bi o ba ka Luke ori karun ti ko si aye fun lati ka nisisiyi nigba kan ti Jesu ba Peteru ati Anderu ati Johanu ati Jacobu nigba ti o ba won pade o ri wi pe won ti n de lati oru sugbon titi di afẹ mojumo won ko pa ohun kankan o je wi pe ise owo won ko lere o je wi pe inu didun ati ohun ti won reti lati lo si ile pelu ere ise lati oru won ko ri nigba yi gan ni Jesu Kristi wa si igbese aye won ni o so fun won ohun ti won le se bi won si ti se won pa opolopo eja o wa so fun won wi pe ibere ibukun ni won ri yi bi won ba le tele ohun eyi je apere awon ere ati ibukun ti yo je ti won o wa so fun nihin wi pe e ma to mi leyin emi o si so yin di apeja eniyan bi o ba tun wo awon ese bibeli miran ninu majemo titun nigbati Jesu Kristi ti o soro fun awon mehin re o je ki o yi won wi pe nitori won tele ohun nitori won kon gbogbo sile won si fi ohun se oluwa ati olugbala won wi pe ere popo ninu aye yi ati ni aye timbo ni yo je ti won ohun ti a soro le lori loni bi o ba fiyesi dara dara bi o ba keko dara dara bi o ba gboran dara dara o ri we pe ere nlanla ninu aye yi ati ninu aye ti nbo anfani nipa ti ara anfani nipa ti emi ni yo je ti re bi o ba le mo kini o jasi lati ma to Jesu Kristi lehin oni e ma to mi lehin emi o si so yin di apeja eniyan bi o ba wo ayika wa ninu isin wa loni o ri wi pe awa ti a wa nihi akere niye wo ayika bi o ba ni anfani lati ka wa ni ikokan o ri wi pe akere niye pupo sibe sibe a mo wi pe opolopo awon to n gbe ni tosi wa ni o je wi pe ede Yoruba ni won so ki lo de ti o je wi pe awon wonyi o se se afa won won o fa a pe won won o wa ani ki won ki o wa josin pelu wa a o ri won ohun ti o sele ni we pe o se se ko je pe awa fun awa papa a ko ti igboran ni ekunrere si ipe ti Olorun fi pe wa nitori pe bi a ba ni igboran si ipe ti Olorun fi pe wa o so wi pe e ma to mi leyin oni gere ti a ba ti se be ti a ba to n leyin ni kikun oni ohun o so wa di apeja eniyan a ri we pe nigba ti awon omo ẹyin Jesu Kristi kun ki o bo to ba Jesu pade ti won peja eja ti won pa o kere niye igba miran won ko ti le ri eja kankan lati pa sugbon lese kese ti Jesu Kristi ti o ti ni anfani lati wo igbese aye won a ri wi pe awon won kun akunwo sile akunfaya bi awa papa bi a ba tele Jesu ni ese ogbeji ti a n tele ni okan ojokan ti a ko je ko fi wa sile ti a wa papa ti a ko fi sile a o ri wipe yo so wa di apeja eniyan bi o ti le je wipe ipejo o wa nisisin yi o kere die bi o ti le je wipe a ko ri opolopo awon eniyan nisisin yi o daju wipe ojo laye o dara o daju wipe opolopo ni yo tele wa won o se wa sihin o daju wipe opolopo ni won o je alabapin pelu wa ninu ise esin olorun ati ninu igbala olorun ti ati muto wa wa sugbon ani lati jolo oto bi aba nfe di ogogorun ati egbegberun eniyan ti o ma josin ni waju oluwa ninu ipejopo wa nihin gbogbo awon ijoko ti o sofo won yi bi aba nfe ki agutan jesu ki o wa ki olorun ki o si lo wa lati mu won wa bi awa papa bi aba tele jesu christi ni timotimo a ri wipe ohun ti o ti se leru wipe ohun o so wa di apeja eniyan o daju wipe yo se dandan mo ni o daju wipe yo mu ileri re se nitori be o ye ki a biyesi ohun ti a fe so loni gidigidi ke a mo bi a se ntele jesu enikan kan ninu wa ninu aye yi ni a ntele enikan o se se ke a ma rin ni ipa ona kan o seese ki a ma tele igbesi aye enikan ti o jo wa loju gege bi olowo gege bi omowe gege bi eni ti o ni igboya sugbon ki a mo we pe eni ti a ntele ati ona ti a rin oni yo fihan ibi ti a o pari igbesi aye wa si ki se apejuwe fun o we pe bi a ba wa ninu oko ayokele ti a ko mo ona ibi ti a nlo ti a si ntele elomiran ti o wa ninu oko ayokele o daju wipe ibi ti eni yi ba pari ireje re si ibi ti o ba pari irin ajo re si ibe na ni awa ti a ntele ni a o pari irin ajo wa si ibute ti o ba ti gunle ibute kan na yi ni awa papa yo ti gunle nitori be o ye ki a mo kini a nso nipa titele jesu a o so ikini igbesi aye elese ikeji ipe lati tele kristi iketa ibute awon omoleyin kristi eyi ni ni ibi ti a o le pari irin ajo ti emi wa si bi a ba tele jesu ni tooto je ki a wo lekan si lati matthew ori kerin ese ikokandinlogun o si we fun won pe e ma to mi leyin emi o si so yin di apeja eniyan ibere ti o ye ki a bere ni wepe bi a ko ba tele jesu christi tabi ki a kunkun wepe ki a to mo jesu ki a to ma tele jesu kini awon ohun ti a ntele kini awon eni ti a ntele leyin eyi ni o je ki a wo ikini ninu ikoko eko wa igbesi aye awon elese ninu ezekieli ori ketala ese iketa bayi le oluwa olorun wi egbe ni fun awon asiwere woli ti won tele emi ara won won ko si ri nkan eyi ni a so nipa awon ti ko mo olorun awon ti ko ni jesu awon ti ko ni oro olorun wi pe ohun ti won tele ni emi ara won bi a ba so nipa emi ara eniyan e je iro inu wa e je ohun ti o jale lati inu okan wa je ki a se apere o sese awon ti o ma nporo awon ti o ma ntan ni je bi enikan ba si odo won won ma so wi pe awon riran awon so tele olorun so nihin wi pe awon won yi ti won so wi pe won riran ti won so ti ojo iwaju fun awon eniyan won yi o ni egbe ni fun won awon asiwere woli awon ti o ti sina awon ti won ko gbo lati enu olorun awon ti won tele emi ara won ero to njale lati inu okan won ohun ti won ro lati ijile inu okan won eyi ni ni won so eyi ni ni won se ki se wepe olorun ba won gbe ki se wepe olorun si won loju ki se wepe olorun ba won soro ki se wepe olorun ba won ni idapo eje apere fun opolopo eniyan wepe ohun to jale lati inu okan won wepe nipa ti emi won ara won ni won tele ohun ti o je ni pe ki a se apejuwe a le ri enikan boya enikan se o ati ri oro olorun eni to ba tele Jesu amo kini ru iwa ti o ye ki o hu kini o ye ki o se sugbon emi re ninu okan re lohun idanwo a ma de a ma so fun wepe ki o gba iru eni be leti a ma so fun wepe ki o bu iru eni be tabi ki o sepe fun tabi pe emi re ninu okan a ma so fun wepe nitori idanwo ti ara wepe ki o bura ki o so pe ti o ba je mi ni mo se be ki nkan bayi ki o se mi bi o ba je be ki nkan bayi ki o se lagbaja ati awon omo re o so we pe awon ti won o tele Jesu okan ara won okan ti nbinu emi gbogbona oni won ma ntele nitori be ki a mo we pe awon ti won o ni olorun awon ti won o mo olorun nkan ti o njade lati inu okan won oni won ma ntele erokero to njade lati inu okan won oni won ma ntele ati iwa ti ko dara iwa ti ko mogbon wa iwa ti o je iwa o ti se kupani oni won ma ntele e je ki a wo awon oba kini ori kokan le logun lati ese 24 awon oba kini ori kokan le logun ese 24 ki a kun o ka lati ese 25 sugbon ko si enikan bi Ahabu ti o ta ara re lati sese buburu ni waju Oluwa eni ti Jezebeli aya re nti o si se orira gidigidi ni tito orisha lehin gege bi gbogbo ohun ti awon ara Amori ti se ti Oluwa ti le jade ni waju awon omo Israeli ohun ti an so ni ni wo pe Ahabu o je omo Israeli ki se be nikan o je oba sugbon o lo fe obirin ajeji o lo fe aborisha lati ilu awon ajeji nigbati aborisha yi wa sinu ile Ahabu ti o di aya birin ti o di aya fun Ahabu Jezebeli man ti gbongbon lati se onti ko to onti ko dara lati se aborisha o wa so wi pe Ahabu yi o se orira gidigidi ni tito orisha leyin aso wi pe lekini awon eniyan ti won je elese won ma ntele emi ara won okan ara won leyin ikeji won ma ntele awon imoran yala imoran ti aya imoran ti oko imoran awon aborisha imoran awon alai lolorun bi o ba ri awon eniyan o sese kon ma wa si lesin sugbon ninu ile won bi won ba fe imoran awon ti ko mo olorun awon ti ko mo bibeli awon ti igbesi aye ti won ko gun dara dara awon ti o je pe awon paapa won o ti mo ona ihirere ona imole awon ni won ma lo nbere imoro lowo re o sese boya won fe gbe yawo ni boya won fe sise ni boya won ni nkan miran ti o je wi pe o nda won lokan ru laarin oko si aya awon ti won ma nbere imoro lowo re ni awon ti ko lo Olorun awon aborisha e ni Ahabu se nitori pe ko tele Olorun o tele imoran Jezebeli aya re o ni aya re lo nti je ki nbi olere iwo ti o so pe o je onigbagbo to je wi pe boya o ti fe yawo sugbon iya re o lo nti ogbongbon wi pe ma gba fun obirin e o nitori to ba dejule fun to ba fi ogbo nkan han to ba fi nutan ni awon obirin won se gbekele o iya re o lo nti ogbongbon o sese iwo to jo obirin to ti loko to wa nile oko bi ohun kekere kan ba ti sele o di ki o mu gele re ki o mu iborun re ki o gbodo iya re lo iya re lo nti ogbongbon lati so ati lati se ohun ti ko to si oko re eyi ni Ahabu se o tele orisha leyin nitori pe aya re ohun lo nti lati so ati lati se ohun ti ko to awon oba keji ori ketala oba keji ori ketala ese ikeji o si se eyi ti o buru le oju Oluwa o si tele ese Jeroboam omo Nebati eni ti o mu Israeli se ohun ko si lo kuro ninu re atun so fun anihi enikan ti o je oba ti o se ohun to buru ni waju Oluwa nitori pe o tele ese Jeroboam omo Nebati eyi ni a ma ri ni ibi ti a n gbe eyi ni a ma ri ni adugbo wa wipe awon omo kekeke o sese boya won ti ri awon kan ton ma n jo ninu ero mo ma woran o sese ko je wipe ni ibi adugbo ni won ti ri awon to pago boya won se isomo loruko boya won se esinko won pa titi re won ni awon fe jo afẹ muti nitori be ki enikeni ki o ma se koja nbe awon omo wa boya won ri won awon won yi ni awon omo ni won ma ntele iwa omogo iwa asiwere won ona ma ntele awon won yi won muti yo won mu siga titi di afẹ mojumo o se se kan se ma korin awon omo wa paapa bi won ba lọlọrun awon won yi na ma ntele iwa buburu won iwa omuti iwa mu siga iwa ki a ma gbe majeleje ona ma ntele bi a ba nso nipa awon omode o sese won lo sile iwe won ri awon kan pe awon je gbajumo ninu nile iwe pe awon je awon omode ti awon obi won ti won ti fi owo baje o sese ki o je pe awon obirin bo ti le je pe won wa ni ile eko ati fi okunrin ba won je awon omo kekeke pelu ton je omo wa o sese kan ma tele won nitori pe won o mo jesu nitori pe awa ti aje obi won a o fi Jesu ko won a o si je ki won ki o mo wi pe Jesu ni apere wa oni ke ma wo oni ke ma tele ati so nipa ti omode awa ti aje agbalagba nko awa ti an wa sinu ile isin nko awa ti an gbe bibeli losan loru awa ti a pe ara wa ni omo ijo deeper life awa ti a so pe aje ti olorun tani an tele iwa asewere iwa omogo iwa igberaga awon olowo laarin ninu aye oni opolopo wa ntele bi o ba gbo bi olowo se nsoro bi o ba gbo bi olowo ti o ma ti fi oju tembelu eniyan awa paapa ti a so pe aje onigbagbo iwa awon olowo be iwa awon ni elomiran ntele eyi ni a nso we pe eni yi o tele ese Jeroboam awa ti a so pe aje ti olorun boya obimo o ti mo bi ori omo yin ma se ri lola eti o ye ki o kun fun adura nigba ti o fe somo loruko o de pe ki a tun ma pe apeje ki a tun ma file epoti ka ma tun fi ona ponka ki a ma so pe ki gbogbo eyan ki o wa o kan wa lati ilu okere kan tun wa nihin ewo la nse se antele jesu ni abi antele awon eniyan ti o wa ninu aye antele iwa buburu owo won bi o ba tun je pe eri ba ti awon aye ngba awon na ngba iro ti awon aye npa awon na npa bi o ba je pe aseleke eso isoso tinu aye tawon aye nse awon na a nse o je we pe a ntele awon ese ese awon gbajumo ti o wa ni igbesi ti o wa ni arowo to wa ese awon olowo ti o wa ni arowo to wa sugbon ti olorun so fun ani we pe o ye ki a je olooto ki a mo we pe a je ti olorun ati pe ki a ma tele jesu lai tele awon iwa awon ohun omule mofo asan ti o wa ninu aye laye ka wa ninu awon oba keji kan na ori ketadinlogun ese ikedogun awon oba keji ori ketadinlogun ese ikedogun won si ko ilana re ati majemo re sile ti o ba awon baba won da ati eri re ti o je si won won si nto ohun asan lehin won si huwa asan won si to awon keferi lehin ti o yi won ka ni ti eni ti oluwa ti kilo fun won pe ki won ki o ma se se bi awon ohun ti an so nihin ni wo pe awon omo israeli ti olorun ti ko ni ilana ofin majemu ati ase re eyi ti won iba fi tele oro olorun o so wipe won tele awon keferi lehin keresimesi lo nbo yi bi abari awon elomiran won ma nlo si ilesin ni toto sugbon won ko mo olorun won ma nlo si ilesin sugbon a ngbadura fun wipe igbala ti jesu christi mu wa wipe olorun yo si won loju yo le je ki won mo iriri igbala ti jesu christi mu wa won si je keferi sibe ni asiko keresimesi bayi ni oti amoyira ni awon alagbere awon onipanshaga ni won ma tun se le igba kan ni awon ti won ma fowo sofo o sese nipa jije nipa mimu nipa opolopo dukia ti won fi sofo awa ti a si je onigbagbo bi kesimesi ba nbo o sese ki a tun ma so we pe a nperan se eran ileya lo npa abi eran irobo abi jesu lo nperan fun se a ri iru yi ni ninu majemu titun e je wipe a n tele awon keferi wipe bi aborisa ba n sodun aperan bi imale ban sodun aperan iwo na ti o wa so wi pe o je onigbagbo bi onigbagbo elesin ti o mo olorun elesin ti o ni jesu elesin ti o ni gbala bo na ban sodun atele asa awon keferi o na ma aperan o ye ke asora o ye ke amo kila nse o ye ke amo irin ti anrin o so wi pe awon wonyi e ti won iba fitele majemu ati ilana olorun wi pe won tele awon keferi won to awon keferi leyin o ye ki igbese aye wa ki o fi han wi pe ati ba olorun pade e ni an so nipa awon ti ko mo olorun awon ti ko ti te jesu ti ko ti to jesu kristi leyin wi pe won ni iwa ti o jo ti awon keferi ipe wa lenu won ese wa ni igbese aye won riba wa lowo won aise dede wa ninu okan won ko gbon mi si omi o to wa ni idile won pelu sugbon jesu kristi npe wa o ni ki a tohun leyin e je ki a tun pada lo si matthew ori kerin ki a wo ipe lati tele kristi jesu npe wa kuro ninu aye o ni ki a tele ohun jesu npe wa kuro ninu okunkun o ni ki a tele ohun jesu npe wa kuro ninu ona tinu mi ni wo se o ni ki a tele ohun jesu npe wa kuro ninu ese ti o wa ni ayika wa o ni ki a tele ohun e je ki a wo matthew ori kerin lati ese ikokandilogun o si we fun won pe e ma to mi lehin emi o si so yin di apeja eniyan kini ati mo eyi si nigba ti jesu kristi so we pe e ma to mi lehin awon ti ko loye bibeli awon ti ko mo ijinle itumo eko yin rere o ma nro we pe igba ti jesu so fun awon yi pe e ma to mi lehin o so we pe mo nlo ti jerusalem o e ba mi ka lo mo nlo si capernaum e ba mi ka lo mo nlo si ibi bayi e ba mi ka lo rara ki se be oju be lo nigba ti o we pe e ma to mi lehin kini itumo eyi ye ki a wo lati inu oro miran ti o so fun awon omo ehin ninu johanu ori kejo johanu ori kejo ese ikejila jesu si tun so fun won pe emi ni imole aye eni ti o ba to mi lehin ki yo rin ninu okunkun sugbon yo ni imole iye itumo wipe ki a ma tele jesu kristi ni yi awon elomiran ko ye won dara dara wipe ki a ma tele jesu ati je ki o ye wa lakoko wipe awon elese won ma tele ero okan inu won ohun ti jesu so ni pe ko ero okan ti re sile ko ibinu okan ti re sile ko ase rege iwa buburu ti o wa ninu re ko sile to mi lehin o so wipe ohun ni ohun wa gege bi apere iwa rere gege bi apere iwa bi olorun o ni ko aiwa bi olorun sile tele mi ki o si ma rin ninu imole ati so fun wa wo pe awon miran won rin lati tele ohun asan ati ese awon gbajumo olorun wa jesu wa so wo pe o tin tele awon ese gbajumo tele tele sugbon ohun wa lati fi iwa ododo iwa aire koja iwa iduro sinsin lati fi apere won yi han o wipe ki o ma gbe igbe aye ailese o ni nisin dide ki o ko eyin si awon ese ti o tin da tele tele ki o si ma to mi leyin ki o le rin ninu imole ati so fun wa awon to je pe aya tabi oko tabi ibatan tabi ojulomo ni o nti won gbon gbon lati ma se ohun ti ko dara olo jesu wa so wipe fi awon nkan won sile awon ti o n se olona awon ti o n ko eni eko eke wipe ki o ma to mi leyin ki o ba le ma rin ninu imole ki o ma ba rin ninu okunkun je ki a tun wo bibeli ki a wo ohun ti o ye ki a ma tele leyin ki a wo eni ti o ye ki a ma tele leyin ki a wo iwa ti o ye fun igbesi aye eni ti n to jesu kristi leyin wo tesalonika kini ori karun ese ikeedogun Thessalonica kini ori karun ese kedogun e kiyesi ki enikeni ki o ma se fi buburu san buburu fun enikeni sugbon e ma lepa eyi ti se rere nigba gbogbo laarin ara yin ati laarin gbogbo eniyan e ma lepa e je pe ki a ma tele ki a fi se iwahu bi a ba tele jesu o ni ki a ma lepa ise rere nigba gbogbo se o mo we pe a ko gbo oro buburu kan lenu re ri a ko ri ise buburu kan lowo re ri a ko ri iwa ese kan lowo re ri nitori be o ye ki a fi awon iwa buburu sile ke a ma fi buburu san buburu fun enikeni bi e ba so wi pe ati ronupo ada bi e ba so wi pe ati ni ireti orun a si ti ko ruko wa ninu iwe iye lorun a si ti ni ore ofe lati je omo eyin kristi ni toto o ni ki a fi buburu se ki a fi sile ki a si ma lepa ki a ma tele ise rere ni igba gbogbo ati si eniyan gbogbo ninu Timothy kini ori kefa ese ikokanla Timothy kini ori kefa ese ikokanla sugbon iwo eniyan Olorun sa fun nkan wonyi ki o si ma lepa ododo iwa bi Olorun igbagbo ife suru iwo tutu o ti Olorun je ki o ye wa niyin ni wepe ki a to mo Olorun ki a to ba Jesu pade akun fun aiwa bi Olorun akun fun aisododo akun fun aigbagbo akun fun ainife ainisuru ati iwa jagidijagan iwa eni iwa tutu sugbon so wi pe ki a fi nkan won yi sile ki a sa fun won ki a ronu po ada ki a ro mo Jesu Kristi ki a wa se ese agbelebo ki a gbadura ki o dari awon ti o ti koja ki o dari awon ese wa won yi ji wa leyin igba na ti a ba so wi pe a n tele Jesu ki a ma tele iwa ododo iwa bi Olorun igbagbo ki a ni igbagbo ninu Olorun se o mo wi pe ki a to ba Jesu pade a o ni igbagbo ninu Olorun a o ni igbagbo ninu Jesu bi atile ka bibeli a o ni igbagbo ninu ti an ka ki se be nikan a o ni igbagbo ninu enikeni a ki fokan tan enikeni a o tile gbara ogbo papa bi a ba so pe a o se bayi a o se bayi a o fokan tan ara wa debi ti a o fi okan tan elomiran o ni nisisin ti a so pe an tele Jesu o ni ki a ma rin pelu igbagbo ki a gba Olorun gbo ki a gba iwe mimo gbo ki a gba Jesu Kristi Oluwa wa gbo ki a si ni ifokantan ki a fokantan ara wa o ni ki a ma rin ninu ife ki a ni suru ki a si ni iwa tutu eni Olorun so fun awe pe bi a ba tele Jesu a ma tele iwa ododo ati ise rere won yi ninu Heberu ori kejila Heberu ori kejila ese ikerinla e ma lepa alaafia pelu gbogbo eniyan e ma lepa alaafia pelu gbogbo eniyan ki a to mo Olorun ki a to mo Jesu Kristi ijani lojojumo bi elese bojila aro lai je pe enikeni se ibinu la ma ri ninu oro re ibinu ni a ma ri loju re iyawo le gbadun oko le gbadun awon omo le gbadun nitori wipe ko si alaafia ninu elese o ni sugbon nisinsin bi a ba ti ba omo alade alaafia pade bi a ba ti ba Jesu Kristi pade o n so fun wa wipe ki a ma lepa iwa ododo ki a ma rin irin ododo ati wipe ki a ma lepa alaafia pelu gbogbo eniyan ranti o pelu gbogbo eniyan o sese boya o n taja ni isore ki enikan ki o wara iresi tabi gari tabi aso tabi ohunkohun ti o n ta ki o so oro si o ti o ro wipe ko ye ki o so tabi ki o ma dunadura ohun ti o fe ra lowo re ki oye ti o pe ohun ti o fe ra ki o dabi eni wipe ko te Olorun o ni ki a ranti wipe awa ti a n tele Jesu a n tele omo alade alaafia ki a ma lepa alaafia pelu eniyan gbogbo o sese boya o n gbe ninu ile o si n dana nibi idana pelu awon te jo n gbe ninu ile o sese wipe boya gbon mi si omi o to fe sele iwo ti o je omo alaafia iwo ti o je omo Olorun iwo ti o je eni ti n to Jesu Kristi leyin iwo ni o ni lati ma lepa alaafia pelu eniyan gbogbo nibi ise nko boya o je mekunu o je eni ti won gba sise boya o n se adena nibi ti won gba sise ni tabi oko lo n san be ohunkohun to ba ma se o sese ki awon ti o je oga lori re ki won soro bakan si o ki esu ki o ma mu idan o wa wepe iwo na soro si pada bi ise ba ma bo kan gba nkan tan ba fe gba lowo re bon ba fe gba gari lowo re ni kan gba nitori be o le je kan ma soro beyin ranti o wepe a je eni ti n tele Jesu a je eni ti n tele ti n lepa alaafia pelu eniyan gbogbo o sese ki o je ana re gege bi baba iyawo re tabi baba oko gege bi iyawo baba iyawo re abi iya iyawo re abi iya oko lo wa sinu ile ti o n so pe bawo ni eleyi ti ri bawo ni eleyi ti ri to si n fi esun kan iwo obinrin wepe o je ki oko ki o lo soke nitori pe gbogbo owo lo ti fi jona gbogbo lo ti fi jeun gbogbo owo lo fi ra ti bi to fi ra tohun to si mo wepe ki se be wepe iwo paapa ti le gbiyanju o nsise die ki nkan ki o ba le to ra won ninu ile baba yawo tabi ya yawo si wa o so awon nkan won yi ki lo ye ka se se o ye ka fi ja peta pelu iru awon eniyan be ni rara awa ti an tele jesu o ni ki a ma lepa alaafia pelu eniyan gbogbo igba mi na ma nri wo pe awo inu oko ero won bere won ni

ṣó kì í ṣe ọmọ àlàáfíà ni? Ṣé ẹni tí ń jà ọmọ èṣù ló jẹ́ ni? Èwo ló fẹ́ fi hàn irú ènìyàn tó jẹ́? Ó ní ibikíbi tí a bá wà nínú ilé ni, níbi iṣẹ́ ni, ní ìletò ní abúlé wa, tàbí nínú ọkọ̀ èrò. Ó ní kí a máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo. Èyí ni a rí gẹ́gẹ́ bí àpẹẹrẹ. Ọwọ́ Jésù kì í jà, kì í bóni, kì í ṣépè. Ó rí pàápàá ní orí igi àgbélébò. Kí ló ń ṣe? Ó ń gbàdúrà fún àwọn tí ó ń ṣe inúnibíni sí òní bàbá. Dáríjì wọn nítorí pé wọn kò mọ ohun tí wọ́n ń ṣe. Èyí ni ó jẹ́, yẹ kí ó jẹ́ ìwà wa, àwa tí a jẹ́ onígbàgbọ́, kí a máa tẹ̀lé Jésù. Àwa tí a ń tẹ̀lé Jésù, a máa tẹ̀lé ìwà òdodo, a máa tẹ̀lé ìwà mímọ́, a máa tẹ̀lé àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn. Ohun mẹ́ta kan ló farahàn nínú àwọn tí wọ́n ń tẹ̀lé Jésù. Èyí ni ìkíní ni a rí nínú Exodus 23:22, ẹsẹ̀ ìkejì. Ìwọ kò gbọdọ̀ tọ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lẹ́yìn láti ṣe ibi. Ìwọ kò gbọdọ̀ tọ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lẹ́yìn láti ṣe ibi. Àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run, àwa tí a ti gba Jésù Kristì gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wa, àwa tí a ń tẹ̀lé Jésù Kristì, èyí ni a rí ní ìgbésí ayé wa wípé a kò jẹ́ tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn láti ṣe ibi. Ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ pé bóyá wọ́n ń wá láti bímọ, láti lóyún, ṣùgbọ́n wọn a máa lọ sọ́dọ̀ ìrókò, wọn a máa lọ sọ́dọ̀ igi, wọn a máa lọ sọ́dọ̀ àwọn ẹlẹ́bọ lóògùn. Ó ní àwa tí a ń tẹ̀lé Jésù, a ò gbọdọ̀ lọ sí ibikíbi, wípé a ó dúró ti Olúwa títí Olúwa yóò fi ṣe. Ó ṣeé ṣe àwọn tí wọ́n máa ń wá iṣẹ́, bí wọn, bí iṣẹ́ bá falẹ̀ díẹ̀ tí wọn ò tí ì rí iṣẹ́, wọ́n máa sọ fún wọn wípé bí o bá lọ fún lágbájá ládìyẹ, bí o bá lọ fún ní tòlótòló, tí o bá lọ fún ní owó ẹ̀yìn, o ní rara. A kò gbọdọ̀ tẹ̀lé àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn láti ṣe ibi. Ó ṣeé ṣe bí ènìyàn bá wà níbi ọjà, ó ṣeé ṣe ní ìsọ̀rẹ́ kí wọ́n sọ wípé oríwó pé ó dàbẹ́ni wípé a ò tà dáradára. Nítorí bẹ́ẹ̀, a fẹ́ ṣe ìrúbọ sí àwọn òrìṣà kí ọjà kí ó ba lè tà dáradára. Ọ̀pọ̀lọpọ̀ sì ti fi owó sílẹ̀, wọ́n ní lágbájá ìjọba yìí ló ń lọ, ó ti dáwó ìbọ̀rìṣà tirẹ̀. Lágbájá ẹ̀sìn tirẹ̀ pàápàá ó légbá kan, ó ti dáwó ìbọ̀rìṣà tirẹ̀. Àti lágbájá pàápàá ó tilẹ̀ jẹ́ ẹni tí ń wàásù níbi bẹ́ẹ̀ àti báyìí, òun pàápàá ti dáwó ìbọ̀rìṣà tirẹ̀. Ṣé o mọ̀ lágbájá ìyàwó olérìdà tí ó wà ní ibi báyìí báyìí, òun pàápàá ti dáwó ìbọ̀rìṣà tirẹ̀. Ó ní àwa tí a tẹ̀lé Jésù nítòótọ́, àwa tí a jẹ́ ọmọlẹ́yìn Jésù Kristì nítòótọ́, a kò gbọdọ̀ tẹ̀lé àwọn ọ̀pọ̀lọpọ̀ láti ṣe ibi. Dúró ti Olúwa, Olúwa pàápàá yóò dúró ti ọ. Faramọ́ Ọlọ́run, Ọlọ́run yóò faramọ́. Ìlérí rẹ̀ fún ọ yóò jẹ bẹ́ẹ̀ni àti àmì lórúkọ Jésù. Ẹ jẹ́ kí a wo Rútù orí kẹta ẹsẹ̀ ìkẹwàá. Òun sì wí pé, alábùkún ni ìwọ láti ọ̀dọ̀ Olúwa wá, ọmọbìnrin mi, nítorí ìwọ ṣe oore ìkẹyìn yìí ju ti ìṣáájú lọ. Níwọ̀n bí ìwọ kò ti tẹ̀lé àwọn ọmọkùnrin lẹ́yìn, ìbáà ṣe tálákà tàbí ọlọ́rọ̀. Wo òkè níhìn-ín, yẹ kí a bá ara wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹbí Ọlọ́run ní inú ayé tí a wà yìí, nítorí wípé o le díẹ̀ láti jẹun, o le díẹ̀ láti lówó, o le díẹ̀ láti ríṣẹ́ ṣe, o le díẹ̀ láti ní nǹkan tí yóò dẹni lọ́rùn gẹ́gẹ́ bí àwọn nǹkan tí a ní láti máa lò ní ìgbà gbogbo. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin, bí o bá ń wo ẹ̀gbẹ́ títì, wọn a dúró lẹ́gbẹ́ títì, wọn máa juwọ́ fún àwọn onímọ́tò. Ẹnikẹ́ni tí wọ́n bá rí, bí ó bá tilẹ̀ ń gun mọ́tò tàbí ó ń gun alòpòpò tàbí ó ní díẹ̀ lọ́wọ́, wọn a tẹ̀lé. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọn kò mọ àwọn ènìyàn wọ̀nyí, bí o bá jẹ́ ẹni tí ń fetí sílẹ̀ sí àwọn ohun tí wọ́n sọ lórí rédíò àti èyí tí wọ́n kọ nínú ìwé, ó rí wípé ẹ̀ṣẹ̀ àgbèrè ó ti légbá kan nísinsìnyí, àti wípé ó mú àrùn kan wá tí wọ́n ń pè ní éèdì. Àrùn yìí kò gbóògùn, wọ́n sì ń kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nílọ̀. Ṣùgbọ́n bí nǹkan wọ̀nyí tí ó ti ń pọ̀ sí, bẹ́ẹ̀ ni a rí àwọn tó jẹ́ pé wọ́n ń wá olówó, wọ́n ń wá àwọn tí ó lè fún wọn ní nǹkan. Ṣọ́ra ìwọ tí ó jẹ́ onígbàgbọ́, a sọ wípé àwa tí a jẹ́ ọmọlẹ́yìn Kristì, a kò ní tẹ̀lé ọmọkùnrin kan, yálà tálákà ni tàbí ọlọ́rọ̀. Bí o bá ń bọ̀ ní ilé ìsìn, bó o ní mọ́tò, fẹsẹ̀ rẹ rìn. Jésù ò ní mọ́tò, ó fẹsẹ̀ rìn. Nítorí bẹ́ẹ̀, máma wá eléyìí ní mọ́tò, eléyìí ní tìbí. Bí a bá jáde ìsìn, gbàdúrà. Bí o bá ti gbàdúrà tán, kí o máa lọ. Kì í ṣe kí a máa wá arákùnrin lágbájá. Dúró dèmi o, n ó jẹun ọ̀sán, lẹ́yìn lónìí o, ká ṣọ́ra.

0: Nítorí wípé ìwà àgbèrè àti ìwà panṣágà ó gbòde kan lónìí kí a má ṣe rí ẹnikẹ́ni tí ó ń ṣọ́ ọkùnrin ọlọ́rọ̀, ọkùnrin olówó tàbí obìnrin tí ó gbajúmọ̀ tí ó ń wá ẹni tí yóò tẹ̀lé kí a tẹ̀lé Jésù Kristì nìkan ṣoṣo. Nínú Jòhánù orí kẹwàá, Jòhánù orí kẹwàá, à ń kà láti ẹsẹ̀ ìkarùn-ún, Jòhánù orí kẹwàá láti ẹsẹ̀ ìkarùn-ún. Wọn kò jẹ́ tọ àlejò lẹ́yìn, dúró níbẹ̀, wọn kò jẹ́ tọ àlejò lẹ́yìn, ẹni tó mọ̀ rí, wọn kò jẹ́ tọ lẹ́yìn. Kí a kọ́kọ́ sọ nípa ìgbé ayé wa, nípa títọ àlejò lẹ́yìn, ìwọ tí ó jẹ́ obìnrin, o dúró sí ibi ibùdókọ̀, o ń wá ọkọ̀, o rí àlejò tí o mọ̀ rí, o mọ̀ nọ́mbà ọkọ̀ rẹ̀, o mọ̀ àwọ̀ ọkọ̀ rẹ̀, o mọ bi tó ti ń bọ̀, o mọ bi tó ń lọ, o ń juwọ́ sílẹ̀, o nígbàgbọ́ kì í tẹ̀lé àlejò lẹ́yìn. Bí wọ́n ṣe máa ń mú àwọn ẹlòmíràn nìyẹn tó máa ń ṣe pálapàla pẹ̀lú wọn. Bí wọ́n ṣe máa ń mú àwọn ẹlòmíràn nìyẹn tó de wípé wọ́n á fẹ́ fi wọ́n ṣowó. Àwa tí a jẹ́ onígbàgbọ́ yẹ kí a sọ fún àwọn ọmọ wa wípé wọn kò jẹ́ tẹ̀lé àlejò lẹ́yìn. Ẹni tí a kò mọ̀ rí kì í ṣe bẹ́ẹ̀ nìkan nípa ti ẹ̀mí, a ò jẹ́ tẹ̀lé àlejò lẹ́yìn. Ẹni tí ń wàásù ẹ̀kọ́ àjèjì, a ò jẹ́ tẹ̀lé. Ẹni tí ń wàásù ohun tí kì í múni dọ́run, ohun tí kì í ṣe àṣepé nígbèsè ayé onígbàgbọ́, ẹni tí kò mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nípa ti ìgbàlà, nípa ti ìsọ̀rímọ́, nípa ti agbára Ọlọ́run, nípa ti pé Bíbélì jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run, wọn kì í tẹ̀lé àlejò lẹ́yìn. Nítorí bẹ́ẹ̀, ẹni tí ó bá jẹ onígbàgbọ́ nítòótọ́ yóò máa tẹ̀lé Jésù Kristì lẹ́yìn, kì í tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ láti ṣe ibi, kì í tẹ̀lé àwọn ọlọ́rọ̀ lọ́kùnrin tàbí lóbìnrin. Ìkẹta, kì í tẹ̀lé àwọn àjèjì ènìyàn, àwọn àlejò lẹ́yìn. Kí ni ìbúté àwọn ọmọlẹ́yìn Kristì? Kí bí ọmọlẹ́yìn Kristì, bí a ti ń rin ìrìnàjò nísinsìnyí, tí a sì ń lọ, tí a sì ń bá Jésù rìn, tí a ń hùwà òdodo, tí a jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó máa wẹ̀ wá mọ́, tí a ń gbàdúrà sí nígbà gbogbo, tí a ń tẹ̀lé níbikíbi àti ní ìgbà gbogbo, níbo ni a ó gúnlẹ̀ ìbúté ìgbàgbọ́ wa, níbo ni a ó gúnlẹ̀ rẹ̀ sí? Kí a wo ìbúté àwọn ọmọlẹ́yìn Kristì nínú Númérì orí kẹrìnlá, Númérì orí kẹrìnlá láti ẹsẹ̀ ìkẹrìnlélógún. Ṣùgbọ́n Kálẹ́bù ìránṣẹ́ mi, nítorí tí ó ní ọkàn mìíràn nínú rẹ̀, tí ó sì tẹ̀lé mi mọ́tí, ó ní èmi ó mú lọ sínú ilẹ̀ náà níbi tí ó ti rè, irú ọmọ rẹ̀ ni yóò sì ní. Èyí ń sọ wípé ilẹ̀ ìlérí ó jẹ́ ti Kálẹ́bù, nítorí wípé ó tẹ̀lé Ọlọ́run mọ́tí. Àwa pàápàá bí a bá tẹ̀lé Jésù Kristì, ó dájú wípé ilẹ̀ ìlérí yóò jẹ́ tiwa. Ó ti sọ fún wa wípé òun lọ pèsè àyè sílẹ̀ fún wa. Ó ní bí kì í bá ṣe bẹ́ẹ̀, òun ìbá ti sọ fún wa. Ó ní nígbà tí òun bá ṣe tán, òun yóò padà wá láti mú wa lọ sí ọ̀dọ̀ òun tìkára òun. Ẹ jẹ́ kí a wo Númérì yìí kan náà, orí kejìlélọ́gbọ̀n, Númérì orí kejìlélọ́gbọ̀n láti ẹsẹ̀ ìkọkànlá. Nítòótọ́, ọ̀kan nínú àwọn ọkùnrin wọ̀nyí tí ó gòkè láti Egypt wá, láti ẹni ogún ọdún lọ àti ju bẹ́ẹ̀ lọ, kì yóò rí ilẹ̀ náà tí mo ti búra fún Abrahamu, fún Isaaki àti fún Jakobu, nítorí tí wọn kò tẹ̀lé mi lẹ́yìn pátápátá. Ṣé o rí nǹkan tí ó ṣe àwọn ènìyàn wọ̀nyí, ọ̀kẹ́ àìmọye àwọn ènìyàn tí ó jáde kúrò láti ilẹ̀ Íjíbítì? Wọn kò lè wọ ilẹ̀ ìlérí lórí ohun kan, nítorí wípé Ọlọ́run sọ wípé wọn kò tẹ̀lé mi lẹ́yìn pátápátá. Ó yẹ kí àwa tí a ń sin Ọlọ́run kí a mọ̀ wípé Jésù pàápàá ti sọ fún wa wípé àwọn tí ó bá forí tì í títí dé òpin, àwọn tí ó bá tẹ̀lé Jésù Kristì títí wọn ó fi rí ilẹ̀ ìlérí náà, àwọn ni ó lè wọ inú rẹ̀. Nítorí bẹ́ẹ̀, bí a bá fẹ́ gúnlẹ̀ sí èbúté rere, bí a bá fẹ́ fi ọ̀run ṣèrè jẹ, ó yẹ kí a mọ̀ wípé kí a máa tẹ̀lé Ọlọ́run nínú orí yìí kan náà, ẹsẹ̀ ìkejìlá. Bí kò ṣe Kálẹ́bù ọmọ Jefunne, ọmọ Kenisi àti Joshua ọmọ Nuni, nítorí àwọn lè ó tẹ̀lé Olúwa lẹ́yìn pátápátá. À ń pè wá wípé kí a tẹ̀lé Ọlọ́run, kí a tẹ̀lé Jésù Kristì. Bí a bá ń sọ nípa kí a tẹ̀lé Jésù Kristì, kí a tẹ̀lé lọ sí ibi àgbélébùú, kí a rí wípé gbogbo ohun tí ó jẹ́ ti ara, ni igbese aye wa apawonrun ikeji ke atele lo sibiti o je pe ale ninu nibi ale ni jia nitori ihin rere nitori ijoba run sugbon sibe sibe ke a ma tele olorun ke atele lo sibi adura nitori wo pe bi o ba mo jesu ni ooro ni osan ni ale I ma lo si ibi ikoko ibi ti ko si eni ti yo di lowo lati gbadura bi a ba je ti olorun o ye ke atele lo si ibi adura ti a o ti gbekele olorun patapata ke atele lo si ibi ti a o ti ma sin olorun nitori pe o nwa ki se lati se ife inu re sugbon lati se ife baba ti o ran ke a ma je ki ife inu wa ori inu wa ke a ma je ko je pe o la ma so pe tirun mi ni o se oni ke atele olorun si ibi adura ati ibi sise ife olorun nikan soso ati ibi ti a o ti ma se ise esin re ke atele si irele si ibi irele nitori pe o mu awokoto o bu omi si o be si ni we ese awon omo ehin re ke atele jesu christi pelu irele ke a kuro ninu aye ke atele lo si ibi ti a o ti gbe igbese aye ailese a igbese aye aileri igbese aye ailegan o daju pe bi a ba se be nikehin a o tele titi a o fi joko pelu re ni orun rere e je ki a dide duro ki a ba olorun soro ki a so fun olorun we pe gege bi a ti n gbo ipe kristi we pe ki a tele we pe a o tele bi o ba je elese sibe ti o n tu iwa ise iwa ti o wa ninu aye so fun olorun we pe o fe tele jesu o ko ese sile o ko awon ohun asan aye yi sile o ko iborisa sile o ko awon nkan to tin se ti ko te olorun lorun ti ko dun mo olorun ninu o ko won sile o n fe je omo leyin kristi ni toto ki o si ranti wi pe o gbodo tele opo lati se ibi pe o gbodo tele okunrin oloro ni tabi talaka o si gbodo tele awon ajeji ki o so fun olorun wi pe o n fe tele jesu on fe tele jesu ko si ohun ti yo ya o pelu jesu christi on fe ko aye sile ki o si ma to jesu christi leyin ba olorun soro ki o fun ni ori ofe lati le se ise ododo lati le rin irin ododo lati le to jesu christi leyin ati lati le se ohun ti o mu inu olorun dun so fun olorun gbadura ki o to lo ri daju wo pe oni igbala tabi ti o ba ti ni igbala ri daju wo pe aso di mimo bi o ba ti ni isodi imo ri daju pe a fi agbara mi olorun kun o ki o ba le ni ore ofe ani to ati adni sheku lati le tele jesu christi titi de opin
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ṣé àwọn apostoli orí ìkejì nígbà tí ọjọ́ Pentecost sì dé gbogbo wọn fi ọkàn kan wà níbì kan lójijì èrò sì ti ọ̀run wá gẹ́gẹ́ bí ìró ẹ̀fúùfù líle ó sì kún gbogbo ilé níbi tí wọ́n gbé jókòó ẹ̀là hán bí ti náà sì yọ sí wọn ó pin ara rẹ̀ ó sì bàlẹ́ olúkúlùkù wọn gbogbo wọn sì kún fún ẹ̀mí mímọ́ wọ́n sì bẹ̀rẹ̀ sí fi èdè mìíràn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹ̀mí ti fún wọn ní ohùn àwọn jíì olùfọkànsìn láti orílẹ̀-èdè gbogbo lábẹ́ ọ̀run sì ń gbé jerúsálẹ́mù nígbà tí wọ́n sì gbọ́ ìró yìí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn péjọ wọ́n sì dààmú nítorí tí olúkúlùkù gbọ́ wọ́n ń sọ̀rọ̀ ní èdè rẹ̀ a sì ṣe gbogbo wọn ẹnu sì yà wọ́n wọ́n wí fún ara wọn pé wo ara galili kí gbogbo àwọn tí ń sọ̀rọ̀ wọ̀nyí ń ṣe a sì ti ṣe tí àwa fi ń gbọ́ olúkúlùkù ní èdè wa nínú èyí tí a bí wa àwọn ará patia àti media àti elamu àti àwọn tí ń gbé mesopotamia Judea àti Cappadocia, Pontu àti Asia, Phrygia àti Pamphylia, Egypt àti ẹkùn Libya ní Akirene, àti àwọn àtìpó Rome, àwọn Jew àti àwọn aláwọ̀ṣẹ́ Jew, àwọn ará Crete àti Arabia, àwa gbọ́ wọ́n ń sọ̀rọ̀ iṣẹ́ ìyanu ńlá Ọlọ́run ní èdè wa, a sì ṣe gbogbo wọn, ó sì rú wọn lójú, wọ́n wí fún ara wọn pé kí ni a lè mọ èyí sí, ṣùgbọ́n àwọn ẹlòmíràn ṣẹ̀fẹ̀ wọ́n sì ń wí pé àwọn ọkùnrin wọ̀nyí kún fún ọtí wáìnì titun. Ṣùgbọ́n Pétérù dìde dúró pẹ̀lú àwọn mọ́kànlá ìyókù ó gbé ohun rẹ̀ sókè ó sì wí fún wọn gbangba pé ẹ̀yin ènìyàn Judea àti gbogbo ẹ̀yin tí ń gbé Jerúsálẹ́mù kí èyí yìí kí ó yé yín kí ẹ sì fetí sí ọ̀rọ̀ mi nítorí àwọn wọ̀nyí kò mú tí yó bí ẹ̀yin ti fi pè wákàtí kẹta ọjọ́ sáà ni èyí ṣùgbọ́n èyí ni ọ̀rọ̀ tí a ti sọ láti ẹnu wòlíì Jọ́ẹ́lì wa pé Ọlọ́run wípé yóò sì ṣe ní ìkẹyìn ọjọ́ èmi ó tún nínú ẹ̀mí mi jáde sára ènìyàn gbogbo àti àwọn ọmọ yín ọkùnrin àti àwọn ọmọ yín obìnrin yóò máa sọtẹ́lẹ̀ àwọn ọ̀dọ́mọkùnrin yín yóò sì máa rí ìran àwọn arúgbó yín yóò sì máa láàlàá àti sára àwọn ọmọ ọ̀dọ̀ mi ọkùnrin àti sára àwọn ọmọ ọ̀dọ̀ mi obìnrin ni èmi ó tún nínú ẹ̀mí mi jáde ní ọjọ́ wọn ni wọn ó sì máa sọtẹ́lẹ̀ èmi ó sì fi iṣẹ́ ìyanu hàn lókè ní ọ̀run àti àmì nísàlẹ̀ lórí ilẹ̀ ẹ̀jẹ̀ àti iná àti ríru ẹ̀fín a ó sọ ọrùn di òkùnkùn àti òṣùpá di ẹ̀jẹ̀ kí ọjọ́ ńlá àfiyè sí Olúwa kí ó tó dé yóò sì ṣe ẹnikẹ́ni tí ó bá pe orúkọ Olúwa a ó gbà á là ẹ̀yin ènìyàn Ísírẹ́lì ẹ gbọ́ ọ̀rọ̀ wọ̀nyìí Jésù ti Násárẹ́tì ọkùnrin tí a fi hàn fún yín láti ọ̀dọ̀ Ọlọ́run wá nípa iṣẹ́ agbára àti ti ìyanu àti ti àmì tí Ọlọ́run ti ọwọ́ rẹ̀ ṣe láàrin yín bí ẹ̀yin tìkara yín ti mọ̀ pẹ̀lú ẹni tí a ti fi lé yín lọ́wọ́ nípa ìpinnu ìmọ̀ àti ìmọ̀tẹ́lẹ̀ Ọlọ́run òní ẹ̀yin mú tí ẹ ti ọwọ́ àwọn ènìyàn búburú kan mọ́ àgbélébù tí ẹ sì pa ẹni tí Ọlọ́run gbé dìde nígbà tí ó ti tú ìrora ikú nítorí tí kò ṣeé ṣe fún un láti dì í mú nítorí Dáfídì ti wí nípa tirẹ̀ pé mo rí Olúwa nígbà gbogbo níwájú mi nítorí tí ó ń bẹ ní ọwọ́ ọ̀tún mi kí a má bàa ṣí mi ní ipò nítorí náà inú mi dùn ahọ́n mi sì yọ pẹ̀lúpẹ̀lú ara mi yóò sì sinmi ní ìrètí nítorí tí ìwọ kì yóò fi ọkàn mi sílẹ̀ ní ipò òkú bẹ́ẹ̀ ni ìwọ kì yóò jẹ́ kí ẹni mímọ̀ rẹ kí ó rí ìdíbàjẹ́ ìwọ mú mi mọ ọ̀nà ìyè ìwọ mú mi kún fún ayọ̀ ní iwájú rẹ ará ẹ jẹ́ kí èmi kí ó sọ fún yín gbangba ní ti Dáfídì baba ńlá pé ó kú a sì sín ibojì rẹ sì ń bẹ lọ́dọ̀ wa títí ó fi di òní yìí nítorí tí í ṣe wòlíì àti bí ó ti mọ̀ pé Ọlọ́run ti fi ìbúra ṣe ìlérí fún un pé nínú irú ọmọ inú rẹ̀ òun ó mú ọkàn jókòó lórí ìtẹ́ rẹ̀ ó rí èyí tẹ́lẹ̀ ó sọ ti àjínde Kristi pé a kò fi ọkàn rẹ̀ sílẹ̀ ní ipò òkú bẹ́ẹ̀ ni ara rẹ̀ kò rí ìdíbàjẹ́ Jésù náà yí ni Ọlọ́run ti jí dìde ẹlẹ́rìí èyí ti gbogbo wa ṣe nítorí náà bí a ti fi ọwọ́ ọ̀tún Ọlọ́run gbé e ga kí ó sì ti gba ìlérí ẹ̀mí mímọ́ láti ọ̀dọ̀ baba ó tú èyí sílẹ̀ tí ẹ̀yìn rí tí ẹ sì gbọ́. Dáfídì kò ṣàgòkè lọ sí ọ̀run ṣùgbọ́n ohun ti kara rẹ̀ wípé Olúwa wí fún Olúwa mi pé jókòó ní ọwọ́ ọ̀tún mi títí èmi ó fi sọ àwọn ọ̀tá rẹ̀ di àpótí ìtìsẹ̀ rẹ̀ ǹjẹ́ kí gbogbo ilé Ísírẹ́lì kí ó mọ̀ dájúdájú pé Ọlọ́run ti fi Jésù náà tí ẹ̀yìn kan máa gbélébu jẹ́ Olúwa àti Kristi nígbà tí wọ́n sì gbọ́ ọkàn wọn gbọgbẹ́ wọ́n sì sọ fún Pétérù àti àwọn apostélì yòókù pé ará kí ni kí àwa kí ó ṣe Pétérù sì wí fún wọn pé ẹ ronú pìwàdà kí a sì baptisí olúkúlùkù yín ní orúkọ Jésù Kristi fún ìdáríjì ẹ̀ṣẹ̀ yín ẹ̀yin ó sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́ nítorí fún yín ní ìlérí náà àti fún àwọn ọmọ yín àti fún gbogbo àwọn tí ó jìnà réré àní gbogbo àwọn tí Olúwa Ọlọ́run wa ó pè àti ọ̀rọ̀ púpọ̀ mìíràn ni ó fi ń jẹ́rìí tí ó sì ń fi gbà wọ́n níyànjú wípé ẹ gba ara yín là lọ́wọ́ ìran àrékérekè yìí nítorí náà àwọn tí ó sì fi ayọ̀ gba ọ̀rọ̀ rẹ̀ a baptisí wọn ní ọjọ́ náà a sì ka ìwọ̀n 1,500 kún wọn wọ́n sì dúró ṣinṣin nínú ẹ̀kọ́ àwọn apòsẹ́lì àti ní ìdàpọ̀ ní bíbu àkàrà àti nínú àdúrà ẹ̀rú sì bá gbogbo ọkàn iṣẹ́ ìyanu àti iṣẹ́ àmì pípọ̀ ni a ti ọwọ́ àwọn apòsẹ́lì ṣe gbogbo àwọn tí ó sì gbàgbọ́ wà ní ibì kan wọ́n ní ohun gbogbo ṣọ̀kan wọ́n sì ń ta ohun ìní àti ẹrù wọn wọ́n sì ń pín wọn fún olúkúlùkù gẹ́gẹ́ bí ẹnikẹ́ni ti ṣe aláìní wọ́n sì ń fi ọkàn kan dúró ní ojoojúmọ́ nínú tẹ́ḿpìlì àti ní bíbu àkàrà ní ilé wọ́n fi inú dídùn àti ọkàn kan jẹ oúnjẹ wọn wọ́n yin Ọlọ́run wọ́n sì ní ojú rere lọ́dọ̀ ènìyàn gbogbo Olúwa sì ń yàn kún wọn ní ojoojúmọ́ àwọn tí à ń gbàlà.
3: A dúpẹ́ pé o rán Jésù Kristi ọmọ bíbí rẹ kan ṣoṣo ẹni tí kò lé ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n tí ó wá kú fún ẹ̀ṣẹ̀ wa a sì dúpẹ́ lọ́wọ́ rẹ wípé ìfẹ́ rẹ gbòòrò tó bẹ́ẹ̀ ó sì jinlẹ̀ jọjọ tí ó kọjá òye wa a dúpẹ́ fún ẹ̀jẹ̀ tí Jésù ta sílẹ̀ lórí òkè Kálfárì láti kó gbogbo ẹ̀ṣẹ̀ wa lọ ǹjẹ́ à ń bẹ̀ ọ́ wípé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí Jésù ti ṣe tán láti kó lọ ẹ má jẹ́ kí wọn kó túkù sí ìgbésí ayé wa ẹ má ṣe jẹ́ kí a fi ohunkóhun pamọ́ fún yín a bẹ̀ yín wípé bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yín lónìí ìgbọràn pípé wàá fi fún wa ohun tí ó ń bá ẹlẹ́dàá rẹ̀ jà yọ kúrò ní ọkàn wa ní ìgbẹ̀yìn kí a lè fi ìjọba ọ̀run ṣe èrè jẹ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Lónìí a ń fẹ́ yẹ ìwé mímọ́ wò lórí ìgbọràn pípé bí a bá ń sọ nípa gbígbọràn ohun ti o ye ki o ye gbogbo wa ni nitori wipe opolopo wa ni a ni omo ninu ile o si man je ohun ti o man dun wa bi omo ninu ile bi o ba ya alaigboran o si sese ki o je wipe ati ni iriri ni ibi ise ti o si man je ohun edun okan wa bi o ti le won ki omo ise ki o ja fafa to tabi bi o ti won ki ori re ki o ya si ati mo nkan se to bi o ba ni abuku yi wipe o je eni ti ki gboran eni ti a ma nso titi ki o to gba fun wa o ma nje ohun ibanuje pupo bi e ba si wo ijoba ohun ti ijoba ma n fajuro si to aigboran ko si gbogbo awon ti a ma n pe ni olopa ti won se ise olopa won wa fun ati wo awon ti won je omo alaigboran nitori be igboran o je ohun ti o se pataki yala ninu ile ni aarin ebi wa ninu ile iwe ni ibi ise ni ti ijoba be na ni o si se pataki ni ibalo wa pelu olorun asi ni apere pupo lori awon ti won ni igboran pipe si olorun sugbon a o le menuba igboran lai menuba ase ofin ilana oro ati eko lati orun wa nitori bi o ba si ase tabi ilana kan ti a fi lele bi o ba si oro ti a ti so ti sile tele tele bi o ba si si eko ti a ti fi ko ni koni si ohun ti a n bere igboran lori re lowo wa sugbon opolopo nkan ni olorun ti ko wa ninu oro re ti o si n bere ohun kan lowo wa eyi ni igboran bi o ba si se wipe awa nikan ni adawa ti ko si iya baba ti ko si awon ibatan ti ko si awon ore igboran aronu pupo bi o ba ri omo ti o n se aigboran ki se ohun nikan ni o n da adase o ni awon ore ti won so fun wipe se o de to be to je pe gbogbo nkan ton so ni won na fe se igboran si bi o ba ri omo ise ti o dabi eni wipe o je alaigboran o dabi eni wipe iru omo ise be o ni ifeyinti o si ni awon agbani ni imoran ti won so fun wipe ko dara bi o ba n gboran ni igba gbogbo wipe a dabi eni wipe o je ode bi e ba si ri enikeni ni igboro ti o n se aigboran o ni awon ti won ma n so fun wipe ko se anfani lati gboran si ohun gbogbo ti o n gbo ninu ile olorun bakan naa ni bi o ba se wipe ko si iya ko si baba ko si enikeni bi ore ti o n kin won leyin igboran aronu ju bee lo sugbon mo je so fun o wipe gbogbo aigboran patapata ni o ni ijiya ninu sugbon anu olorun wa fun awon ti won setan lati fi igboran pipe ba olorun lo mo n fe koko wo àwọn tí a rí kà nínú ìwé mímọ́ gẹ́gẹ́ bí àpẹẹrẹ rere tí wọ́n fi ìgbọràn pípé bá Ọlọ́run lò. Mo sì ń fẹ́ wo kí ni ohun ìwúrí àti ìfẹ̀yìntì tí wọ́n ní tí wọ́n fi gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu bẹ́ẹ̀. Ní Ìṣe àwọn Àpọ́stélì orí 21 láti ẹsẹ̀ 10 ni à ń kà nípa ọ̀gbẹ́ni kan. A ò bí sí inú ìgbàgbọ́, ó jẹ́ aṣòdì, ó sì jẹ́ oníkúpani tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó jẹ́ ẹlẹ́ṣẹ̀, ẹ̀ṣẹ̀ tirẹ̀ tilẹ̀ burú púpọ̀ púpọ̀, ó sì yangàn, ó ṣògo nínú ìwà àìlọ́lọ́run, ìwà aṣòdì, ìwà àìgbọ́ràn, ìwà ti ìjà àti ọ̀tẹ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n níbi tí ó ti ń tẹ̀síwájú láti ṣe ìlòdì àti ìwọ̀sí sí orúkọ Ọlọ́run ní ọ̀sán ọjọ́ kan, ni Jésù Kristì ọmọ Ọlọ́run ni ó bá a pàdé ní èyí tí àwa onígbàgbọ́ máa ń pè ní ìkóríta. Nítorí wípé Ọlọ́run béèrè ìpinnu lọ́wọ́ rẹ̀, ẹni yìí ni à ń pè ní Sọ́ọ̀lù ará Tarsu, ẹni tí a mọ̀ sí Pọ́ọ̀lù Àpọ́stélì lẹ́yìn ìgbà tí ó yí padà. Bí Ọlọ́run ti bá pàdé, bẹ́ẹ̀ ló ń jẹ́wọ́ fún Ọlọ́run wípé nínú àìmọ̀ ni òun ṣe èyí tí òun ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀, kò fi ohunkóhun pamọ́. Ó gbàdúrà, ó wọ ojú Olúwa, ó bẹ̀bẹ̀ lọ́dọ̀ Ọlọ́run wípé ìdáríjì àti àánú ni òun fẹ́. Kò pẹ́ jìnà ni a rán òjíṣẹ́ Ọlọ́run kan sí tí a ń pè ní Ananiah. Ó gbàdúrà fún, ojú rẹ̀ tí ó ṣókùn, tí ó fọ́, Ọlọ́run làá, a sì ní kí ó dìde. Kò pẹ́ púpọ̀, abaptisi rẹ̀ a rí bọmi ní orúkọ Bàbá, ní ti ọmọ àti ní ti ẹ̀mí mímọ́. Ó wá bẹ̀rẹ̀ láti máa ṣe ìgbọràn sí Ọlọ́run lẹ́nu, ṣùgbọ́n ó di ọjọ́ kan ni ó bá àwọn ènìyàn kan pàdé, àwọn tí wọ́n fẹ́ dí ìgbọràn pípé rẹ̀ lọ́wọ́. Mo jẹ́ sọ fún ọ wípé bí o ti wá bí lónìí, ó ṣeéṣe bí o bá ti délé, bí o ti ní ìpinnu wípé bí o ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni o ń fẹ́ ṣe ìgbọràn pípé. Àwọn tí wọ́n máa ń ta epo sí ààlà tí ó wọ̀, àwọn abatí ẹni jẹ́, àwọn tí wọ́n fẹ́ ti ilẹ̀kùn ọ̀run kí wọ́n sì fi ilẹ̀kùn ọ̀run àpáàdì sílẹ̀ fún ọ, wọ́n ti ń dúró dè ọ́. Bí o ti ń délé tí o fẹ́ múra pẹ̀lú ìpinnu, pẹ̀lú ọkàn kan láti ṣe ìgbọràn pípé, bẹ́ẹ̀ ni wọ́n wá bá ọ tí wọ́n sọ pé ó jẹ́ má dánwò, ó jẹ́ má gbọràn sí Ọlọ́run lẹ́nu. Wọ́n sì ń fẹ́ fún ọ ní àwọn àwáwí púpọ̀ láti má le ṣe ìgbọràn. Mo jẹ́ sọ fún ọ wípé Pọ́ọ̀lù yìí kan náà, ó ní irú ìdojúkọ àti ìjákulẹ̀ bẹ́ẹ̀ tí àwọn ọ̀rẹ́ tí wọ́n sọ fún wípé kò yẹ kí ó gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu tó bẹ́ẹ̀, ṣùgbọ́n ó jẹ́ ẹni tí ó ní ìpinnu. Irú ìpinnu bẹ́ẹ̀ ni mo ń bẹ Ọlọ́run ní òní wípé kí ó fi sí ọkàn ẹnìkọ̀ọ̀kan nínú wa. Láti ẹsẹ̀ 10 Ìṣe àwọn Àpọ́stélì orí 21. Bí a sì ti wà níbẹ̀ lé ọjọ́ pípọ̀, wòólì kan ti Judea sọ̀kalẹ̀ wá tí a ń pè ní Agabu. Nígbà tí ó sì dé ọ̀dọ̀ wa, ó mú àmùrè Pọ́ọ̀lù, ó sì dé ara rẹ̀ lé ọwọ́ ohun ẹsẹ̀, ó sì wí pé báyìí ilé ẹ̀mí mímọ́ wí, báyìí ilé àwọn Júù tí ó wà ní Jerusalemu yo de okunrin ti o ni amore yi won si fi ile awon keferi lowo nigba ti a si ti gbo nkan won yi ati awa ati awon ara ibe na be pe ki o ma se goke lo si Jerusalem. Paul n tesi waju lati gboran si Olorun lenu. O ti gbo ipe. O ti gbo ipe nija ti a pe wi pe o ye ki o lo si Jerusalem. Bi o ti le je wi pe inu ni bi ni po laarin awon Jew si Paul. Beni Paul n se okan akin. O si ni okan ti o duro sisin. O pinu ninu re wipe ko si ohun ti o ye ipinu ohun wipe ohun ni lati gboran si Olorun lenu. Ibi ti won wa duro si, ibi ti won gbe ni akoko yi ni woli eniyan Olorun. Ki se keferi sugbon woli. Eni ti o n paapa mo nipa eni ti a n pe ni emi mimo. O debe o si mu amure Paulu o de ara re. O wi pe ta le o ni amure yi? Won ni arakunrin yi ni o lo ma se o. O ni wahala wa ni waju. Isoro a po fun nitori wi pe bi o ba gboran si Olorun lenu esu ota emi wa ko ni je ko gbadun a si ko si awon Jew ninu won se lodi si pupo pupo. Eru ba bere si ni ba awon arakunrin arabinrin awon ore awon ti o mo Paul ni won bere si ni so wi pe Paul ma se lo gbo idahun Paul ni ese iketala nigba na ni Paul dahun wi pe ewo le eyin se yi ohun ti o ye ko so fun onile niyan. Nigba ti won joko ti won so pe o ya o ipade ebi nitori pe ati gbo pe lagbaja eni ti a bi sinu ile igbagbo eni to je pe lati kekere lo ti ja fofa ninu esin eni to je pe opolopo wa ni an sore tele omoluabi si ni iwo to ti dagba lagba iwo ti o je opo ninu ijo ati ninu ile. A tun gbo wi pe o n lo sibi kan a wa e wale ni ojo isegun ose to koja a o ri e won ni o tun lo sibi kan ton pe ni eko bibeli ewo tun niyan iya ati baba ati awon ojulumo ati awon ibata ati awon ana won si joko won ni ko joko sarin won ni o kunle sibe mo lo tun lo se bi awon baba e on gba ti won fe ko ile isin to wa labule yin abi won fi pitan fun eni on lo fi okuta so le sibe baba o si kere ninu ise isin ago church on lo ra awon aga iwasu on lo ye ti iya eda nbe gba ti won se ikore ni odun to koja abi won kin so fun enkan to n lo nle ni gbogbo won ni won mo pe onigbagbo ni wa nti wa o tun sese ri kan ni asale ojo to ye ko ma simi won tun so pe o lo se eko bibeli ma gbawere mesin o se jeje o awon ti won ba ka bibeli pupo ma yawere ni sora e bo se ri awon eyan ton gbe bibeli yen o mo ajesa ton je ninu le won awon ni wasu o dun lenu won won ma so fun e wi pe ka ni yawo kan o ka se o gbogbo won la mo iyen lo joko ti won fe pa e lokan da igba ti gbogbo won ba soro tan patapata iya e awa bere a ma sunkun o temi laarin ijo laarin egbe o doju ti mi o n gbe bibeli o tun wa baje patapata o tun ya oju le elomi kakiri o tun wa asu pada iya jemi bo ba yi pada bi n ba kuma debe o Sogbo gbogbo wa tun kenu ti e awon mi amuni ti lile elomi to gbon inu wa tun pe sikoro ani o ye mi emi na gba ti mo wa ni kekere mo se ngbe mi lokan niyan sugbon se jeje aye gba jeje nsin gba to ba kuro ninu ile isin gba to ba kuro ni ni awon odo awon egbe boku ba ku fun e ta lo ma ba ide be bo ba je ki awon agba ki won foju si e lara bibeli to ngbe yen ah abo lowo e o sora e o ni awon eyan ni won penu po na so fun ball wi pe ma lo o ma gboran si olorun lenu o wa gwo ese iketa la nigba na ni paul dan wi pe ewo le yin se yi ti eyin so ku ti esi mu are ba okan mi awon ore igba to ba fe gboran si olorun lenu won fe mu are ba okan re won ma so ku won ma daya fo nitori emi ti mura tan adupe lowo olorun fun eni to mura tan mo si woye wipe ipinu okan ti re ni wipe iwo na ti mura tan wipe ihin rere ti a fi to lenu wo yi wipe oni kuro nbe eko oro olorun ti oye koro ti ma tun aye eniyan se ti olorun se oloju ti o je ki ori ti o je ki oni eti omo ti o n gboran mo gbagbo wipe oni kuro ninu eko na o se se ki awon eniyan ki won fe se inu ni bi ni ki won fe ja nitori wipe o fe gboran si olorun lenu sugbon paul n so fun wipe nitori emi ti mura tan ki se fun dide nikan soso ki se fun dide nikan sugbon lati ku pelu ni jerusalem nitori oruko jesu oluwa a o ti pe o lati ku wo elegbe wa asaju wa ninu igbagbo eni ti a fe je jesu christi kan na ra pada de ati ra wa pada awa ti o ni igbala eni ti o mo oro olorun bi awa na se n gbo oro olorun ti o pinu ninu okan re ti ko si se iye meji ti o n so wipe bi o se ti ku ni bo ti ya nigba ti a ko le pa ni okan da awa dake ohun ti mo fe ki o se akiyesi niyen ko si bi won se le so oro to ko si bi won se le wijo to pelu re ni ti won ba ri wipe won o le pa o le okan da won adake sugbon bi o ba je eni ti o de eni ti ko mo olorun pupo eni ti ko ni ipinu ti o duro eni ti won le deruba ti won le fejumo ti won le so fun won wipe bo ba gbo ari si o taya e ti n ja ti won a pe e pe arabirin o ya ni eko bibeli o to so pe e ma niso emi n fe o ṣailera fun ara bo ba ti ri pe bẹẹ ni won tun kẹnu ti o ju bẹẹ lọ bo ba wa ninu awọn ẹni to ranṣọ awọn gbogbo ẹgbẹ won so pe owo ti e n kọ ta fẹ fi ṣe irubọ ki kawọn eyan le ma mu aṣọ mi o kii ṣe irubọ mọ won wa si ṣọọbu e mi to ti ranṣọ won a kora won de pẹlu ẹgba lọ pẹlu gbogbo e lọwọ won a sọ pe o ya ẹgbẹ machine e won a gbe lọ won gba tan ba ṣe fitina si e tan ba fi e bayi pe a lọ lọkan e o ṣeṣe ki won naa ko lọ ba pe ko buru ẹjọ orisa naa ajọ ma sin tabi o ṣeṣe ko ti jẹ pe o ti n fẹ gbe igbesẹ igboran si ọrọ ọlọrun ninu iṣẹ rẹ tabi ni ti igbeyawo rẹ gẹgẹ bi o ti gbọ ọrọ ọlọrun ni aṣalẹ yii awọn eyan si ma wa bo ba jẹ iyawo to ṣẹṣẹ de tori wipe ọrọ ọlọrun o gba ohun laye lati duro ninu ile e to si ti n ka bibeli awọn obi iyawo yi wọn ti pe pe o ṣọ ọkọ ẹ ibi to n lọ yẹn wari abo e to ba ma de a gbé bíbélì rò níjú àwọn tó ń kọ lọ́hùn akande ni ta so fun wipe o je pale eru e mo pe iwo ni yawo keji so bo ba si ti de lo fun ja mo nu wipe nbo lo tin bo eko bibeli ibi oni gbe mi pelu e o to ba ko e lohun wipe eko wa pe n ka ma soro kan pe boya kin wa wa segbe kan die to ba so be lenu e ma je ka ye le fun e o ti e ti so be o ti so si elenu wipe o to be o iwo lo ma mu ipinu wipe o fe ni igboran pipe si olorun nigba ti won ba ti ri wipe won o le pa o le okan da won adake oro si so wipe ife ti oluwa ni ke a se wo galatia ori ikini galatia ori ikini lati ese iketala nitori eyin ti gburo iwa aye mi ni igba tijo ninu isin awon ju bi mo ti se inu ni bi ni si ijo eni olorun re koja ala ti mo si ba je mo si ta opolopo awon oju gba mi yo ninu isin awon ju laarin awon ara ilu mi mo si ni itara lopolopo si ofin atowodowo awon baba mi eyi ti a tin se tele tele ni Paul n so fun wa wipe ohun papa owo faseyin tele tele ninu ise isin sugbon o se wa laanu wipe isin atowodowo lasan ni isin ti ki gba nila isin ti ki gba ese lowo eniyan isin ti ki gba ijekuje imukumu ifekufe lowo enikeni oni ohun ta awon to ku yo ninu esin ninu isina ninu iwo okunkun ninu inu ni bini ohun se inu ni bini si ijo eni olorun re koja ala wa wo ese ike edogun sugbon nigba ti o wu olorun o je mo pe akoko ti o wa yi o wu olorun ni iwo to tun wa sihin to wa joko to nko eko oro olorun se bi o mo wi pe awon egbe wa bi a se nsoro ni yi bayi won wa ni ile tete won wa ni ile oti won mo amuyira amutosara ba se nsoro yi awon egbe wa nisisin yi bi a ba gba ta ba nkoja lo a ma ri ninu won ni ebe eba titi ti won jo ijo eleya ijo esin awon miran ninu awon egbe wa won wa ni ile cinema ti won wo aworan ti awon omo esu ti won se fun won ti won gba owo lowo won owo si n ba tete ati ijo ati cinema ati oti ati ikobirin jo ati ti agbere o n ba lo sugbon bo se ti awa ni o wu olorun ninu anu re o pe wa o ni ki a sumo odo ohun mo n be olorun wipe ore anu ati owo efe ti olorun na si wa ki olorun ki o ma je ki ori wa ki o ko Paul wa n so wipe nigba ti o wu olorun eni ti o ye ami soto lati inu iya ami wa ti o si pe mi nipa ore ofe re lati fi omo re han ninu mi ki emi ki o le ma waasu re laarin awon keferi loju kan naa emi ko ba ara ati eje gbimo po awon wole ara ati eje baba iya ara ebi awon ana awon ore re awon ni ara ati eje oni loju kan naa nigba ti mo ti gbo ipe nigba ti mo ti gbo oro olorun nigba ti a ti so fun mi wipe dide kuro ninu ifoju okan ti o wa kuro ninu ese re ki o gba Jesu Kristi Oluwa gbo ki o si bere si ni so itan agbelebu yi fun awon elomiran oni loju kan naa emi ko ba ara ati eje gbimo po awon ara o ma n fa ni anu a ma se eniyan nigba ti awon ara awon ore ati opolopo awon eyan ti won ba n so fun wa wipe o ti ero ti ya e o ti ero ti awon omo to bi kale igbese to fe gbe yi lati gboran si olorun len rowo ati esotona iwo obinrin to so pe o fe gbe igbese o fe se atunse o fe gboran si olorun lenu lo fe je laye oda ta wa ninu eyi abo gbo pe awon ijoba papa won mo aye ta won mo lara won je gbayan si sensin ise factory o ti e le ri ise pe boji oji mi ko ti e si nkan won ni ta lo tun so pe o fe gbe igbese kan o fe pe bi para e o inu le to wa ton fun e lo nje e meta lojo omo ni to bi kale ki lo fe fi to won gba to ba se atunse igbese aye e awon ara atore niyan awon ara ati eje ti won a fe ki a ba won gba imo e gba imoran ka gbimo ko pelu won iwo ti o ti gbo ipe lati wo ijoba olorun iwo lo so fun won wipe rara mo ti deru ijoba olorun kale kenikeni ko ma ba mi tu pale mo ni ise awon aposteli ori ikarun lati ese ikeji din ni ogbon ni mo ti nka ise awon aposteli ori karun ese ikeji din ni ogbon wipe awa ko ti kilo fun yin gidigidi wipe ke ma se fi oruko yi ko ni mo si wo eyin ti fi eko yin kun Jerusalemu esin pe te ati mu eje okunrin yi wa si ori wa awon ojogbon awon igi leyin ogba ninu ise isin sinagogu awon ni won pe awon omo olorun yi awon eni igbala awon ti Jesu ti fi eje re ra pada won pe won si ari awujo won wa so fun won wipe ewo la ngbo te nse yi ewo lo ndanwo yi awa ko ti kilo fun yin ni a si kilo yi gidigidi ki se die a si so fun yin o atemo yin leti wipe eko te nko yi o ti leju awon oyinbo nikan ni won le se iwo eni ta bi dada eni ta bi dada lo nko obirin jo ta ko won jo ti won pon le bo fe ke nikan lo pon mi wa re ni pe bo fe ke nikan lo segi wa re ni pe bo be te nikan odun wa ya si yara te lomi iwo ta bi dada awon obi ton fun e lobirin to po won feran eni a se bakunrin ku lo ara eni ti o ti e ti re ni fe iwo ti won si woju e ti won ri pe awon eyan daada ni awon omo lu abi gbogbo awon omo lu abi ton sun sile oti awon omo lu abi ton je ajibese awon omo lu abi ton se fayawo awon omo lu abi to je pe inu ese ni won sun ni won je ni won mu won si ma so fun ari pe awon obi e won si je omo lu abi pupo o ni won se nfun e won ti e so papa nisin wi pe leri iyawo meje to ti fe ikan tun bo lona bo ba si tin kunle we ninu ile awon isin mi ni won so fun wi pe o ma sori re o eni to mora wo ni mo ri ni waju e yi ninu isipaya laarin ose bo ba ti dele e ko se lalejo daada o nitori wi pe omo po ninu e wọ́n sì máa sọ fún ẹ pé wọ́n fẹ́ràn ẹni ni wọ́n fi ń kọlé ẹbẹ́ wọ́n di wàhálà rò ẹni àìsinmi àìbalẹ̀ àyà àìrójú àìráàyè ni wọ́n ń kọlé ọlọ́run ni àwọn wọ̀nyí wá pọ̀ wípé àti sọ fún yín wípé ẹ̀kọ́ wò lẹ tún gbédé yìí wípé Jésù kan wà níbì kan tó máa ń gbani lọ́wọ́ ẹ̀ṣẹ̀ pátápátá ẹ má jẹ́ a tún gbọ́ bẹ́ẹ̀ lẹ́nu yín mọ́ o ṣé ẹ wá sọ àwàdí ẹlẹ́ṣẹ̀ ẹ wá mú ẹ̀jẹ̀ Jésù yẹn ẹ wá mú wá sórí wa ṣé nsì ò fẹ́ sọ wípé ìwọ ni alára mímọ́ àwàdí ẹlẹ́ṣẹ̀ wọ ẹsẹ̀ ìkọkàndínníọgbọ̀n ṣùgbọ́n pétérù àti àwọn àpọ́stélì dáhùn wọ́n sì wípé àwa kò gbọ́dọ̀ má gbọ́ ti ọlọ́run ju ti ènìyàn lọ ó mà dára láti ní ọlọ́run láti ní ìpinnu láti sọ wípé ní kíkú ní yíyè títí ọjọ́ ayé mi emi ko gbodo ma gbo ti olorun ju ti eniyan lo on ti mo wa nfe wadi ni we pe kini abayori si igboran wo exodus ori ikokandini ogun bi a ba gboran kini ere re kini o je ini ati ipin wa exodus ori ikokandini ogbon ese karun nje ni sisin yi be yin ba fe gba ohun mi gbo ni toto ti e o si pa ma je mu mi mo nigba na le yin o je isura fun mi ju gbogbo eniyan lo nitori gbogbo aye ni ti emi eyin o si ma je ijoba alufa fun mi ati orile ede mi mo won yi le oro ti iwo o so fun awon omo israeli nigba ti a ba gboran si olorun lenu lese kese ti a tin fi igboran pade eko oro olorun ti a n gbo lese kese ile a n di isura fun olorun kini a n pe ni isura bi o ba ti je eni ti o ni ohun kan ti o se owon fun o ohun ti o je isura fun o o je ohun ti o ma n fun ni itoju pupo gba ti a ba di isura fun olorun a ma toju wa a ma fun wa ni ohun ti o ye wa ni igba ti o si ye wa a ma daabo bo wa a ma fi iso re so wa ni exodus ori iketa le ni ogun ni a ti n ka lati ese ogun exodus ori iketa le ni ogun lati ese ogun kíyèsí ìmíràn áńgẹ́lì kan ṣíwájú rẹ láti pa ọmọ lé ọ̀nà àti láti mú ọ dé ibi tí mo ti pèsè sílẹ̀ mo ń fẹ́ ran ọ létí pé kí jésù kristi kí ó tó fayé sílẹ̀ kí ó tó lọ lé ó ń sọ fún àwọn ọmọ ẹ̀hín rẹ̀ ó sì ń sọ fún àwa náà pẹ̀lú wípé ẹ má ṣe jẹ́ kí ọkàn yín kí ó dàrú ẹ gba ọlọ́run gbọ́ ẹ sì gbà mí gbọ́ pẹ̀lú pé nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà ìbá má ṣe bẹ́ẹ̀ èmi ìbá ti sọ fún yín èmi sì ń lọ láti lọ pèsè àyè sílẹ̀ ní tí mo bá sì lọ láti lọ pèsè àyè sílẹ̀ èmi a sì tún padà wá wípé níbi tí èmi gbé wà kí ẹ̀yin kí ó lè wà níbẹ̀ pẹ̀lú àwa ń sọ fún wa wípé ní àkókò kan ní ìgbà kan ní ayé àwọn ọmọ ísírẹ́lì ni àwọn náà ní irú ìlérí bẹ́ẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé ìlérí yìí kò súnmọ́ tiwa kò tó tiwa wípé ilẹ̀ kan wà tí a pè ní ilẹ̀ ìlérí ilẹ̀ kénání tí a gbà lọ́wọ́ àwọn kan tí a sì ń fẹ́ láti fún wọn ṣé o mọ̀ wípé ọ̀run rere tí a sọ pé a fẹ́ lọ yìí ogun lọ́gùn àwọn áńgẹ́lì la lé jáde nínú rẹ̀ èṣù àti ìdámẹ́ta àwọn áńgẹ́lì lé ọ̀run ni a lé jáde a sì ń sọ fún wa wípé ààyè tí àwọn áńgẹ́lì wọ̀nyí pàdánù rẹ̀ ààyè tí ó lọ́lá ààyè tí ó tóbi ni jésù kristi ni ó lọ pèsè fún wa ṣùgbọ́n ọlọ́run sọ fún àwọn ọmọ ísírẹ́lì wípé òun fi áńgẹ́lì kan sí ọ̀dọ̀ wọn tí ó máa pa wọ́n mọ́ lé ọ̀nà tí ó sì lè mú wọn dé ilẹ̀ ibi tí wọ́n ń lọ áńgẹ́lì kan ló mú àwa lọ síbi tí a ń lọ nígbà tí jésù kristi tí ó gòkè lọ tí ó lọ pèsè àyè sílẹ̀ fún wa lé ọ̀run ó wá rán olùtùnú sí wa ẹni tá máa kọ́ wa ẹni tá máa ṣe wa létí ẹni tá fi wá mọ ọ̀nà ẹni tá máa tọ́ wa sí ọ̀nà ẹ̀mí mímọ́ ó fún wa láti ṣe atọ́nà wa lọ sí ọ̀run rere a sì ń kìlọ̀ fún wa wípé kí a má ṣe mú ẹ̀mí ọlọ́run bínú bí o bá mú ẹ̀mí ọlọ́run bínú ẹni tí ó ṣe ipasẹ̀ rẹ tí ó tọ́ sí ọ̀nà láti lọ sí ìjọba ọlọ́run láti lọ sí ọ̀run rere ta ló tún kù fún ọ ó parí fún ẹni bẹ́ẹ̀ ní ẹsẹ̀ ẹ̀kọkànléní ogún ni ó wá ń sọ fún wa wípé kíyèsí ara lọ́dọ̀ rẹ̀ kí o sì gbá ohun rẹ̀ gbọ́ má ṣe bí i nínú mo ń sọ fún ọ wípé ẹ̀mí ọlọ́run lè fún wa ní ìgbà tí ìsinsìnyí láti ṣe atọ́nà wa láti tù wá nínú láti tọ́ wa lati je ki o ye wa ona ti an gba bi a tin gbo oro olorun emi olorun a ma tan ka ninu okan wa a ma fi oye ese ye wa a ma so pe ma lo sibe omo olorun ki se bayi bo ba tin fe soro emi olorun a so pe omo olorun ki so be bo ba tin fe lo raja oja ti o dara emi olorun ninu okan e a ma ta e ninu olorun wi pe ma se be omo olorun ki se be bo ba fe jeun ti aye bo fa fe irin ti aye o fe woso bi ti aye emi olorun ti wa ninu okan re ta ma so fun wi pe ma se be o omo olorun ki se be o eni to ba n lo si ile ti a ti pese sile le orun ki se be bo ba tin fe gbe iyawo ti o da bi eni wi pe enikan wa ni ita to je omo esu ti o je elese ti o tin so pe o ma dara o bi Samson ti so wi pe e fe fun mi ohun mi gidigidi ti baba ti ya re ti won mo olorun ton so pe o ri eyan laarin awon eniyan olorun lati fe o wa je laarin awon filistini awon elese awon ota olorun oni rara o e sa fe fun mi ohun mi gidigidi iyawo to fe fe obirin to fe fe o lo gba oju e lowo e agbara to ni tele tele ati emi olorun to ni tele tele o lo bo o ti e tun se ti e de bi ko ma wa awon ti won se ife ku fe kaakiri ibi to ti ba de lila pade niyan se iwo na mo pe eni to ba n wa iwa ku wa a ri irikuri nkan to mu eni to ni emi olorun tele tele eni ti o kun fun agbara olorun lati lo si ile eni ti se ife ku fe ara lo nti emi olorun o si ko salaye je olooto lati kin ni ilo sugbon o ni o ti o ohun mi gidigidi ohun mi gidigidi lo pa ni delila wa so fun yi pe nibo ni agbara e ti e wa iwo to mo ile onisegun gba to ti gba in rere gba to ba fe lai gbagbo wa mo ile onisegun won be nbo lagbara e wa wa be si ni so fun eje jesu lagbara mi bibeli ni oro olorun ti to ni sona o lagbara mi emi olorun ni bo ti so yen bẹ́ẹ̀ ni èṣù ló ń gba lọ́wọ́ ẹ ó wá fa orí ẹ agbára lọ gbogbo ìmísí tí ó ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó lọ ẹ̀mí ọlọ́run lọ lẹ̀lílà yìí ni ó tún sọ pé samsoni jí dìde àwọn filistini wọ́n ń dọdẹ rẹ̀ wọ́n dé samsoni bá jí ó lọ́ wọn á ṣe bí ọkùnrin tẹ́mi ọlọ́run bá lọ ò lè ṣe bí ọkùnrin wọ́n ni tọ́ mi bá tẹ sáàmù ó tán ológun aparada ni tẹ́mi ọlọ́run bá lọ òtó bẹ́ẹ̀ wọ́n yí ẹ mọ́lẹ̀ wọ́n rìn ọ mọ́lẹ̀ lójú orun wọ́n pàdé ẹ bó o pe jésù jésù wa ni ṣe bó ti kọ̀ mí sílẹ̀ ṣe bó o ti fi obìnrin ṣe bó o ti fi dípò mi bó o sọ pé ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀ àdàbà ọ̀run alóòtí o alóhùn kì í gbénú ìdọ̀tí ṣe bó o ti wọnú òkùnkùn lọ bó sọ pé bàbá ṣàánú fún mi ó ti kọ àánú sílẹ̀ ṣé bó ti lọ gbé obìnrin kan ó sì ti fi dípò àánú àti orí ọ̀fẹ́ ọlọ́run ni santoni bá jíride ó bá mi ara agbára òde ni wọ́n mu ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ṣẹ̀sìn na wọ́n ayé ojú ẹ̀ méjèèjì na wọ́n sọ fún yín pé ó yá wọ́n á kóra wọn jọ ẹgbẹ̀ẹ́dógún ènìyàn wọ́n ní ó yá o máa ṣeré fún wa gbà tán bá tún bí ẹ nílé ọtí pé orin tẹ máa ń kọ níjọ sí gbà tó ń lọ sí léèsì gbà tó ń san ẹkọ àsun ìdáàbọ jésù fẹjẹrẹ wẹmí jésù ṣàánú fún bánú ẹ mọ ń bẹ wá kọrin fún wa gbà táwọn ẹgbẹ nínú ayé àwọn onítẹ́tẹ́ tán bá mutí yó tán wọn sọ pé michael lórúkọ ẹ o yá mi wákà psalm 23 fún wa olúwa lolùṣọ́ àgùntàn mi èmi kì í ó ṣe aláìní ò tí ì ṣe aláìní di ọtí ò tí ì ṣe aláìní ní ẹgbẹ́ àwọn onítẹ́tẹ́ ó ní àwọn ọmọ àwọn ni àwọn ọmọ isẹ́ ni wọ́n sọ ó ní àwọn tí ó kó wọlé ẹrú wọn ń bèrò ní lọ wa wọn ní kí a kọrin sí òní fún wọn ó ní èmi ó ṣe kọrin sí òní ní ilé àjèjì níbo ni wọn ti fẹ́ lọ kọrin sí òní orin tó ti ń kọ́ tó mú inú rẹ dùn orin tó ń da lárayá orin ìhìnrere níbo ló ti fẹ́ lọ kọ́ ni samsoni ló bá ń ṣeré fún wọn ẹkún bá gbọ̀n àánú ara rẹ̀ ṣe ó fọwọ́ bọ orí rẹ̀ irun ironu pe wada o tin hu lori re o wa so pe olorun mo te mo fowo kan ite orun sugbon mi o le debe bo le kan sosoyi mo fe gboran mo fe se ipinu tori pe

Buono!

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ṣé àwọn apostle orí ìkẹta ǹjẹ́ Pétérù ó ń jùánù jùmọ̀ ń gòkè lọ sí tẹ́ḿpìlì ní wákàtí àdúrà tí ṣe wákàtí kẹsàn-án ọjọ́. Wọ́n sì gbé ọkùnrin kan tí ó yarọ láti inú ìyá rẹ̀ wá tí wọ́n máa gbé kalẹ̀ ní ojoojúmọ́ lé ẹnu ọ̀nà tẹ́ḿpìlì tí a ń pè ní dáradára láti máa ṣàgbé lọ́wọ́ àwọn tí ń wọ inú tẹ́ḿpìlì lọ. Nígbà tí orí Pétérù ó ń jùánù bí wọ́n ti fẹ́ wọ inú tẹ́ḿpìlì, ó ṣàgbé. Pétérù sì tẹjúmọ́ pẹ̀lú Jùánù, ó ní wò wá, ó sì fiyè sí wọn, ó ń retí àti rí nǹkan gbà lọ́wọ́ wọn. Pétérù wípé, fàdákà àti wúrà èmi kò ní, ṣùgbọ́n ohun tí mo ní, èyí ni mo fi fún ọ, ní orúkọ Jésù Kristì ti Násárẹ́tì, dìde kí o sì máa rìn. Ó sì fà á ní ọwọ́ ọ̀tún, ó sì gbé e dìde, ní ojú kan náà, ẹsẹ̀ rẹ̀ àti egungun kókósẹ̀ rẹ̀ sì mokun. Ó sì ń fò sókè, ó dúró, ó sì bẹ̀rẹ̀ sí rìn, ó sì bá wọn wọ inú tẹ́ḿpìlì lọ. Ó ń rìn, ó sì ń fò, ó sì yin Ọlọ́run. Gbogbo ènìyàn sì rí, ó ń rìn, ó sì yin Ọlọ́run. Wọ́n sì mọ̀ pé òun ni ó ti jókòó ń ṣagbe ní ẹnu ọ̀nà dáradára ti tẹ́ḿpìlì. Ha sì ṣe wọ́n, ẹnu sì yà wọ́n gidigidi sí ohun tí ó ṣe lára rẹ̀. Bí arọ tí amúláradá sì ti di Pétérù ohun Jùánù mú, gbogbo ènìyàn jùmọ̀ súrejọ tọ̀ wọ́n lọ ní ìloro tí à ń pè ní ti Solomoni, ẹnu yà wọ́n gidigidi. Nígbà tí Pétérù sì rí, ó dáhùn fún àwọn ènìyàn pé, ẹ̀yin ènìyàn Ísírẹ́lì, èṣe tí ha fi ń ṣe yín sí èyí, tàbí èṣe tí ẹ̀yin fi tẹjúmọ́ wa, bí ẹni pé agbára tàbí ìwà mímọ́ wa ni àwa fi ṣe tí ọkùnrin yìí fi ń rìn. Ọlọ́run Abrahamu àti ti Isaki àti ti Jakobu, Ọlọ́run àwọn bàbá wa, òun ni ó ti yin Jésù ọmọ rẹ̀ lógo, ẹni tí ẹ̀yin ti fi lé wọn lọ́wọ́, tí ẹ̀yin ti sẹ́ níwájú Pilatu nígbà tí ó ti pinnu rẹ̀ láti dá a sílẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin sẹ́ ẹni mímọ́ àti olóòótọ́ ni, ẹ̀yin sì béèrè kí a fi apànìyàn fún yín. Ẹ̀yin sì pa olùpilẹ̀ṣẹ̀ ìyè, ẹni tí Ọlọ́run sì ti jí dìde kúrò nínú òkú, ẹlẹ́rìí èyí tí àwa ń ṣe. Àti orúkọ rẹ̀, nípa ìgbàgbọ́ nínú orúkọ rẹ̀, ó ní ó mú ọkùnrin yìí lára le, ẹni tí ẹ̀yin rí tí ẹ sì mọ̀. Àti ìgbàgbọ́ nípa rẹ̀ ni ó fún un ní dídá ara ṣáṣá yìí ní ojú gbogbo yín. Ǹjẹ́ ní ìsinsìnyí, ará, mo mọ̀ pé nípa ìmọ̀ ni ẹ̀yin fi ṣe é, gẹ́gẹ́ bí àwọn olórí yín pẹ̀lú ti ṣe. Ṣùgbọ́n ohun tí Ọlọ́run ti sọ tẹ́lẹ̀ láti ẹnu gbogbo àwọn wòlíì wá pé Kristì yóò jìyà, òun ni ó mú ṣe bẹ́ẹ̀. Nítorí náà, ẹ ronú pìwàdà kí ẹ sì tún yí padà, kí a lè pa ẹ̀ṣẹ̀ yín rẹ́, kí àkókò ìtura ba lè ti iwájú Olúwa wá, àti kí ó ba lè rán Kristì tí a ti yàn fún yín, àní Jésù, ẹni tí òun kò lè ṣàì má gbà títí di ìgbà ìmúpadà ohun gbogbo tí Ọlọ́run ti sọ láti ẹnu àwọn wòlíì rẹ̀ mímọ́ tí wọ́n ti ń bẹ nígbà tí ayé ti ṣẹ̀. Mo sì sá wí pé Olúwa Ọlọ́run yín yóò gbé wòlíì kan dìde fún yín nínú àwọn arákùnrin yín bí èmi, òun ni ẹ̀yin yóò máa gbọ́ tirẹ̀ ní ohun gbogbo tí yóò máa sọ fún yín. Yóò sì ṣe, olúkúlùkù ọkàn tí kò bá gbọ́ ti wòlíì náà, òun ni a ó parun pátápátá kúrò nínú àwọn ènìyàn. Àní gbogbo àwọn wòlíì láti Sámúẹ́lì wá àti àwọn tí ó tẹ̀lé iye àwọn tí ó ti sọ̀rọ̀, wọ́n sọ ti ọjọ́ wọ̀nyí pẹ̀lú, ẹ̀yin ni ọmọ àwọn wòlíì àti ti májẹ̀mú tí Ọlọ́run ti bá àwọn baba yín dá nígbà tí ó wí fún Ábráhámù pé, àti nínú irú ọmọ rẹ ni a ti fi ìbùkún fún gbogbo ìdílé ayé. Nígbà tí Ọlọ́run jí Jésù ọmọ rẹ̀ dìde, ó kọ ran sí yín láti bù sí fún yín nípa yíyí olúkúlùkù yín padà kúrò nínú ìwà búburú rẹ̀. Ìṣe àwọn apóstélì orí ìkẹrin. Bí wọ́n sì ti ń bá àwọn ènìyàn sọ̀rọ̀, àwọn àlùfáà àti olórí ẹ̀ṣọ́ tẹ́ḿpìlì àti àwọn Sadusí dìde sí wọn. Inú bí wọn nítorí tí wọ́n ń kọ́ àwọn ènìyàn, wọ́n sì ń wàásù àjíǹde kúrò nínú òkú nínú Jésù. Wọ́n sì náwó mú wọn, wọ́n sì há wọn mọ́ ilé túbú títí ó fi di ijọ́ kejì nítorí ti alẹ́ lẹ́tán. Ṣùgbọ́n ọ̀pọ̀ àwọn tí ó gbọ́ ọ̀rọ̀ náà gbàgbọ́, iye àwọn ọkùnrin náà sì tó 1,500. Ó sì ṣe níjọ́ kejì, àwọn olórí wọn àti àwọn alàgbà àti àwọn akọ̀wé péjọ sí Jerusalemu, àti Anna olórí àlùfáà àti Káyáfà àti Jùánù àti Alexanderu àti iye àwọn tí ṣe ìbátan olórí àlùfáà. Nígbà tí wọ́n sì mú wọn dúró ní àárín, wọ́n béèrè pé agbára tàbí orúkọ wo ni ẹ̀yin fi ń ṣe èyí. Nígbà náà ni Pétérù kún fún ẹ̀mí mímọ́, ó sì wí fún wọn pé, ẹ̀yin olórí àwọn ènìyàn àti ẹ̀yin àgbààgbà, bí ó bá ṣe pé à ń wádìí wa lónìí ní ti iṣẹ́ rere tí a ṣe lára abirùn náà, bí a ti ṣe mú ọkùnrin yìí láradá, kí èyí kí ó yé gbogbo yín àti gbogbo ènìyàn Ísírẹ́lì pé, ní orúkọ Jésù Kristì ti Násárẹ́tì, tí ẹ̀yin kàn máa gbélébùú, kí Ọlọ́run gbé dìde kúrò nínú òkú, nípa rẹ̀ ni ọkùnrin yìí fi dúró níwájú yín ní dídá ara ṣáṣá. Èyí ni òkúta tí a ti ọwọ́ ẹ̀yin ọmọ̀lékọ̀ sílẹ̀, tí ó sì di pàtàkì igun ilé. Kò sì sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn, nítorí kò sí orúkọ mìíràn lábẹ́ ọ̀run tí a fi fúnni nínú ènìyàn nípa èyí tí a lè fi gbà wálà. Nígbà tí wọ́n sì kíyèsí ìgboyà Pétérù ohun Jùánù, tí wọ́n sì mọ̀ pé aláìlẹ́kọ̀ọ́ àti òpè ènìyàn ni wọ́n, ẹnu yà wọ́n, wọ́n sì wòye wọn pé wọ́n ti máa bá Jésù gbé. Nígbà tí wọ́n sì ń wo ọkùnrin náà tí a múláradá tí ó bá wọn dúró, wọn kò rí nǹkan wí sí i. Ṣùgbọ́n nígbà tí wọ́n sì pàṣẹ pé kí wọ́n jáde kúrò ní ìgbìmọ̀, wọ́n bá ara wọn gbèrò wípé kí ni a ó ti ṣe àwọn ọkùnrin wọ̀nyí, ti pé iṣẹ́ àmì tí ó dájú ti ọwọ́ wọn ṣe, ó hàn gbangba fún gbogbo àwọn tí ń gbé Jerusalemu awa ko si le se sugbon ki o ma ba tan kale si waju mo laarin awon eniyan e je ki a kilo fun won pe lati isisin yi lo ki won ki o ma se fi oruko yi soro fun enikeni mo nigba ti won si pe won won pase fun won ki won ma se soro rara be ni ki won ma se ko ni oruko Jesu mo sugbon Peteru on Johanu down won si we fun won pe bi o ba to ni oju Olorun lati gbo ti yin ju ti Olorun lo e gbaaro awa ko sa le sai ma so on ti awa ti ri ti a si ti gbo nigba ti won si kilo fun won si won jowo won lowo lo nigba ti won ko ti ri nkan ti won iba fi je won ni iya nitori awon eniyan nitori gbogbo won ni iyan Olorun logo fun on ti a se nitori okunrin na ju eni ogoji odun lo lara eni ti a se ise ami dida ara yi nigba ti won si jowo won lowo lo won lo sodo awon egbe won won si royin on gbogbo ti awon olori alufa ati awon agbagba so fun won nigba ti won si gbo won fi okan kan gbe ohun won soke si Olorun won si wipe Oluwa iwo ti o da orun ohun aye ati okun ati ohun gbogbo ti nbe ninu won iwo nipa emi mimo ti o ti enu Dafidi baba wa iranse re wipe e se ti awon keferi fi nbinu ati ti awon eniyan gbero ohun asan awon oba aye dide ati awon ijoye ku ara won jo si Oluwa ati si Kristi re nito oto sani si Jesu omo mimo re eni ti iwo ti fi ororo yan ati Herodu ati Pontius Pilatus pelu awon keferi ati awon eniyan Israeli pejo si lati se ohun ti owo re ati imo re ti pinu saju pe yo se nje ni isisiyi Oluwa kiyesi ikilo won ki o si fi fun awon omo odo re lati ma fi igboya gbogbo so oro re ki iwo si fi ninu owo re se dida ara ati ki ise ami ati ise iyanu ki o ma se ni oruko Jesu omo mimo re nigba ti won gbadura tan ibi ti won gbe pejo si ni titi gbogbo won si kun fun emi mimo won si fi igboya so oro Olorun ijo awon ti o gbagbo si wa ni okankan ati inu kan ko si si enikan ti o pe onkan ninu ohun ini re ni ti ara re sugbon gbogbo won ni gbogbo onkan sokan agbara nla ni awon apostle si fi n jeri ajinde Jesu Oluwa ori ofe pipo si wa lori gbogbo won nitori ko si enikan ninu won ti o se alaini nitori iye awon ti o ni ile tabi ile ta won won si mu owo ohun ti won ta wa won si fi ile ile ni ese awon apostle won si n pin fun olukuluku gege bi o ti se alaini si ati Josefu ti ati owo awon apostle so apele re ni Barnaba itumo eyi ti je omo itunu eya Lefi ati ara Kipru o ni ile kan o ta o mu owo re wa o si fi ilele ni ese awon apostle.
0: DCLM Radio, your spiritual welfare is our concern.

0: Ni oruko Jesu Kristi Oluwa wa. Olorun alagbara. Adupe fun awon eri ti a ti gbo. Adupe fun ise iyanu meri iri ti en se. Ama wo pe bi e ti se fun awon elomiran, e o se fun enikokan wa ni asale yi loruko Jesu. Ama wo pe ko si ko se se pelu eyin Olorun. Nitori be ni a se ni igbagbo, igbagbo ti ko gbo, ti ko ye. Wi pe lasale yi e o se ti enikokan wa loruko Jesu. Gbogbo awon arun ti aye pe ni ko gbogun. Ni an bebe wi pe ni asale yi bi a ba tin daruko Jesu, bi a ba tin gbekele oruko Jesu, bi a ba tin gbadura loruko Jesu, bi a ba tin fi eyin ti eyin Olorun alaye, be ni o mu gbogbo won kuro loruko Jesu. Nje awa bi awon ti gba ni bi won ti wa, awa bi awon ti o wa lana bi won ti ri ise iyanu won gba, awa na wa loni. A nbe yin we pe e o fi owo kan enikokan wa loruko Jesu. Gbogbo aisan, gbogbo arun ko gbogun, gbogbo arun ajogunba, gbogbo egun idile, gbogbo won ni o mu kuro loruko Jesu. Bi oro wa yo ti ma lo iwasu, a nbe yin we pe e ran oran na jade, yo se ise idande, ise itusile, ise iwosan ni ara enikokan loruko Jesu. E je ki aro ki o fo fayo, ki oju apoju ki o la, ki awon aditi ki won ki o gboran, ki awon alaisan ki won ki o de alara dida sasa. Agbagbo wo pe e ti se, a o fi oju wa ri, a o fi eti wa gbo awon ise iyanu ti e o se, nitori wi pe agbadura loruko Jesu Kristi Oluwa wa. E joko ninu Jeremiah ori kejele logbon ni Oluwa n bere ibere kan lowo wa, sugbon bi o ti n bere be ni o n fun ara re ni o tun fun wa ni idahun. Ninu Jeremiah ori kejele logbon ese iketadinlogbon, wo emi le Oluwa Olorun gbogbo eran ara. Ibere ti Olorun n bi o lasale yi ni yi we pe ohun ka wa ti o soro fun mi bi. Bi o ba wo igbesi aye re, bi o ba wo wahala to dojuko, bi o ba wo aisan ti aye pe ni ko gbogun to wa ni igbesi aye re, bi o ba wo oke isoro tabi oke itiju ti o wa ni aye re, Olorun wa n bi o wi pe ni asale yi ohun kan a wa ti o soro fun mi bi. Ye ki a wo idahun ti Olorun fun woli Jeremiah ni ese iketadinlogun. O ni a Oluwa Olorun, wo iwo ti o da orun ohun aye nipa agbara nla re ati nina apa re, o ni ko si ohun kohun ti o soro fun o ninu aye mi, ko si ohun kohun ti o soro fun Olorun ninu aye re, ko si ohun ti o soro fun Olorun ninu ebi re tabi lara awon omo re. Mo gbagbo wi pe ni asale yi ko si ohun ti yo soro fun Olorun lati se loruko Jesu. Bi a ba mo enikan ti o mo Olorun baba duju duju, ti o mo ohun ti Olorun le se, ti o mo ohun ti Olorun pinu lati se, ti o mo ohun ti Olorun fe se, mo gbagbo wi pe Jesu Kristi omo bibi Olorun kan soso, o mo Olorun, o mo agbara re, o mo ti tobi to re. Oni o wa nso fun wa ninu Matthew ori ikokandinlogun ese ikerindinlogbon. Matthew ori ikokandinlogun ese ikerindinlogbon. Jesu so fun wa, o ni sugbon Jesu wo won, o si wi fun won pe eniyan li eyi soro fun, eniyan ni eyi soro fun, sugbon fun Olorun ohun gbogbo ni sese fun olorun ohun gbogbo ni sese bi o tin wo awon isoro awon aisan ko gbogbo ti o wa ni aye re ni ara re ni asale yi ma fi okan ba oro olorun lo ki o si ma ranti wi pe bi o ti le je pe o soro fun awon eniyan sugbon fun olorun ohun gbogbo ninu aye re yo di sise loroko jesu ninu marko ori kesan marko ori kesan ese iketa le logun loju kan na baba ese iketa le logun jesu si we fo pe bi iwo ba le gbagbo ohun gbogbo ohun gbogbo ohun gbogbo ni sise fun eni ti o ba gbagbo bi o ba gbagbo ni asale yi o daje we pe ohun gbogbo yo di sise ni igbese aye re loruko jesu nitori wi pe oluwa le wo gbogbo arun ko gbogun gege bi olorun ti le se gbogbo ko sese pelu eniyan ko sese ni oran arun ete namani sugbon namani gba iwosan ati iwenomo lese kese nigbati o te ara re bo inu odo jordani le meje ni igboran si oro olowa ohun ti a o so fun o ni asale yi bi o ti le je wi pe ohun to rorun ni bi a ba ti n so fun o gege bi elisha bi o ti so fun namani gbo ki o si gba ki o si se lese kese bi o ba ti n fi si oju ise ni o ri wi pe arun to wa lara re aisan ojo pipe to wa lara re yo di ohun igbagbe loruko jesu mi o mo boya o ti ka itan batimio afoju nitori wi pe awon eniyan won ti fi ainireti lu agogo ko sese lori batimio afoju yi sugbon kristi ti ko mo ohun ti a n pe ni ko sese o wo san ni waransesa mo si gbagbo wipe lese kese loju ogan bi a ba ti gbadura ni asale yi ni gbogbo eyi ti satani to ko si o lara to ko si o ninu to ko si o lopolo lese kese bi a ba ti n daruko jesu ni won o pora loruko jesu mo ka nipa okunrin alarun egba kan ti ijo city iwo na ti ka nipa re ti esu ti o ti so di edun arinle ti ko si le ran ara re lowo fun odun mejidinlogoji gbako o ri iranlowo gba iranlowo nla o si ri iwosan awoseha o ri igba lodo jesu kristi eni ti n ji oku dide were bi eni ti n jini loju orun jesu yi kan naa o wa loni agbara re ko si yi pada obinrin kan ti o ni ti emi ailera to ti de loko to teba fun odun mejidinlogun o di eni ti o gba idande laarin iseju aya pelu agbara kristi ti ki kuna ti ko si le kuna laye mo gbagbo wi pe kristi pelu agbara nla re o wa nihin lasale yi bi o ti se ti awon wonyi yo se ti re pelu loruko jesu gbogbo wa ni atika ti obirin onisun eje ti o jiya jiya to sina ohun gbogbo ti o nitan to se we pe kaka ki ewe agbon re ki o de nse lo nle si eni ti esu foju re gbole ninu esun eje fun odun meji lagbako sugbon nigbati o se alabapade jesu o gba iwosan lese kese lati fi idi re mule we pe awotan wa fun gbogbo arun ti awon eniyan pe ni ko sese okunrin were ara gadara ti awon emi esu legioni ti won roro ti won fi inu re se ibogbe ni awon ara ile ati aladugbo re ti won ti tanu ti won so wi pe orun eleyi koja sesese sugbon nigbati jesu de ibe ti kristi so oro ase oro agbara logan ni atu okunrin na sile
1: o ti wa da wa loju gbangba bayi wi pe ni waju Olorun ko si aisan tabi arun kankan ti o nje ko sese mo si gba wi pe asale iyanu tire o ti de mo ni ise iyanu tire o de lasale yi loruko Jesu ama sare wo koko meta ti a o gbe yewo ninu iwasu yi bi abati npari lese kese lo dide to gba ise iyanu tire arun a so wi pe o de bo se gbogbo awon nkan to de o nisisiyi won so fun o wi pe o di bo se a o so di ominira loruko Jesu koko kini awon akanse ise iyanu ti olowa se awon akanse ise iyanu ti olowa se koko keji awotan awon aisan gbogbo ti olowa se awotan awon aisan gbogbo ti olowa se koko keta ategun akaso sinu iwosan ti olowa nse ategun akaso sinu iwosan ti olowa nse ikini awon akanse ise iyanu ti olowa se ninu exodu ori kerinla ese ikokan le logun ati ikeji le logun exodu ori kerinla ese ikokan le logun ati ikeji le logun Mose si na owo re si oju okun Oluwa si fi afefe lile ila orun mu okun bi seyin ni gbogbo oro na o si mu okun gbe omi na si pinya awon omo Israeli si lo ninu aarin okun ni ile gbigbe omi si se odi si won li owo otun ati li owo osi ori ohun ti Olorun se nihin nigba ti o fi ara re han ti o je wara re wi pe o ni Olorun alagbara ninu aye ti awon bi o ba ni igbagbo to lagbara yo se ohun meriri ni igbesi aye re ohun ara oto ni igbesi aye re loruko Jesu nihin yi ni a ri wi pe o se ohun to je kayefi fun awon ti o ni igbagbo to gbopon opa lasan bi a se ma nso ni ede wa ni Mose na soju okun ti okun yi ti o si pinya opa lasan yi na ti a no si okun popa ti o pin niya agbagbo we pe ki se omi pese pese ti a ro we pe boya ko se nkan kan ni apiniya nitori odo yi je to be ti o je wi pe o gba gbogbo ogun farao lo to n telesin ati gbogbo awon ti o n koju ja si awon mo Israeli sibe sibe bi okun yi se je to ti o si fe ti o si ni iji lile loju agbami re to kiki opa ti a na soju re ni igbagbo ni igboran si ase Oluwa lo pin odo yi niya opa yi na ni a fi lu apata ti omi jade fun oke aimoye eniyan lati mu je ki o yi o wi pe won ko ni lo lati lu apata yi nigba oke aimoye ki omi ki o to tu jade fun oke aimoye awon eniyan fifi opa lu apata le kan soso tito lati ba aini opolopo pade eyi ni o je ki o da wa loju wi pe bi a ba wo iwe mimo koni lo wi pe a n gba awe ni oke aimoye igba ki isoro wa ki o to tan koni lo wi pe a n gbadura fun opolopo odun tabi osu tabi ojo ki awon ko sese ninu igbesi aye wa ki won ki o to kase nile ni asale yi bi o ba ti n gbo ti a n gba adura soki àdúrà ṣókí yìí ni yóò lé gbogbo àwọn àrùn, gbogbo àwọn àìsàn, gbogbo wàhálà tí ó wà ní ìgbésí ayé rẹ, yóò lé wọn lọ lórúkọ Jésù. Nínú Matthew orí kẹjọ ni a ti rí ohun tí ó yanilẹ́nu kà. Bí balógun ọ̀run bí ó ti ń sọ fún Jésù, yẹ kí n kà á sí ọ létí. Nínú Matthew orí kẹjọ láti ẹsẹ ìkarùn-ún ni a rí wàhálà tí ó dojúkọ ilé balógun ọ̀run yìí. Ṣùgbọ́n nínú ẹsẹ ìkẹjọ, balógun ọ̀run náà dáhùn, ó sì wí pé, Olúwa, èmi kò yẹ tí ìwọ ìbá fi wọ abẹ́ òrùlé mi, ṣùgbọ́n sọ́kìkì ọ̀rọ̀ kan, kì í ṣe ọ̀rọ̀ púpọ̀, sọ́kìkì ọ̀rọ̀ kan, kì í ṣe àdúrà tá ń gbà, tá ń lami lójú, sọ́kìkì ọ̀rọ̀ kan, kò nílò wípé a ń yíra nílẹ̀ kí Ọlọ́run kí ó tó gbọ́, sọ́kìkì ọ̀rọ̀ kan, kò dìgbà tí a bá gbàdúrà títí àfẹ̀mọ́júmọ́ kí Ọlọ́run kí ó tó mú kò ṣeé ṣe ìgbésí ayé wa kí ó tó mú kúrò, ṣùgbọ́n sọ́kìkì ọ̀rọ̀ kan, a ó sì mú ọmọ ọ̀dọ̀ mi lára dá. Mo gbàgbọ́ wípé èyí ni ìwọ náà ń sọ fún Olúwa ní àṣálẹ̀ yìí, wípé kìkì ọ̀rọ̀ kan, bí a bá ti ń dárúkọ Jésù, bí a bá ti ń gbàdúrà, bí o bá ti ń gbọ́ àmì tí àwọn ènìyàn Ọlọ́run ń ṣe, bẹ́ẹ̀ ni gbogbo àwọn wàhálà tí ó wà ní ìgbésí ayé rẹ, bẹ́ẹ̀ ni wọ́n máa gba gèrè lórúkọ Jésù. Wo ohun tí Jésù wa sọ fún wa nípa ìgbàgbọ́ ọkùnrin yìí. Ó ní ní ẹsẹ̀ ìkẹwàá nígbà tí Jésù gbọ́ ẹnu yà á, ó sì wí fún àwọn tí ó ń tọ̀ lẹ́yìn pé, lóòótọ́ ni mo wí fún yín, èmi kò rí ìgbàgbọ́ ńlá bí irú èyí nínú àwọn ọmọ Ísíráélì. Ẹsẹ̀ ìkẹtàlá, Jésù sì wí fún balógun ọ̀run náà pé, máa lọ, bí ìwọ ti gbàgbọ́, bẹ́ẹ̀ ni kí orí fún ọ. Èyí ni Olúwa ń sọ fún ọ ní àṣálẹ̀ yìí, bí ìwọ ti gbàgbọ́, ṣé o gbàgbọ́ pé afọ́jú yóò ríran? Ṣé o gbàgbọ́ wípé adití yóò gbọ́ràn? Ṣé o gbàgbọ́ wípé ẹni tó yarọ yóò dìde, yóò rìn, yóò fò, yóò sáré? Ó ní kí o dìde, kí o máa lọ, kí o rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ. Bí a ti ń sọ̀rọ̀, kí o máa wo àwọn ohun tí ó wà ní àgọ́ ara rẹ, nítorí wípé òní ni ọjọ́ tirẹ. Mo ní òní ni ọjọ́ tirẹ. Gbogbo àwọn tí a ti kà sílẹ̀ wọ̀nyí tí ó gba iṣẹ́ ìyanu láti ọwọ́ Olúwa, ẹni tí ó ń sọ kò ṣeé ṣe di ṣíṣe, tí ó sì ń wo igba àrùn lọ́fẹ̀ẹ́, òun ló ní oògùn àwòtán fún ohun tí aráyé pè ní àrùn kò gbóògùn. Olúwa yìí kò yí padà, nítorí ó sọ fún wa nínú Málákì orí kẹta ẹsẹ̀ kẹfà, ó ní nítorí èmi ni Olúwa, èmi kò yí padà, èmi ni Olúwa, títí di ọjọ́ òní tí a fi ń sọ̀rọ̀ yìí, Olúwa ò yí padà, agbára ẹ̀ kò kùnà, kò sì ní kùnà láé lórúkọ Jésù. A kà á nípa Jésù wípé Jésù Kristi ọ̀kan náà ni lé àná àti ní òní àti títí láé. Ní kókó kejì ni a ti ń wo àwòtán àwọn àìsàn gbogbo tí Jésù ṣe, àwòtán àwọn àìsàn gbogbo tí Jésù ṣe. Mo fẹ́ kí o máa fi ojú ba lọ bí a ó ti máa kà á láti Matthew orí kẹjọ láti ẹsẹ̀ ìkíní. Matthew orí kẹjọ ẹsẹ̀ ìkíní, nígbà tí ó ti orí òkè sọ̀kalẹ̀, ọ̀pọ̀ ènìyàn ń tọ̀ ọ́ lẹ́yìn, sì wò ó, adẹ́tẹ̀ kan wá, ó tẹríba fún un, ó wí pé, Olúwa, bí ìwọ bá fẹ́, ìwọ lè sọ mí di mímọ́. Adẹ́tẹ̀ yìí, ó sọ wípé, mo mọ̀ wípé o kì í bàátì, agbára rẹ kò kùnà rí, mo sì mọ̀ wípé bí ìwọ bá fẹ́, ìwọ lè mú ẹ̀tẹ̀ mi kúrò, ìwọ lè sọ mí di mímọ́. Jésù sì na ọwọ́ rẹ̀, ó fi bà á, ó wí pé, mo fẹ́, iwọ di mimo loju kana mo fe ki o fala si di loju kana nitori wipe lale yi loju kana a mo arun re koro loju kana oju afoji yo riran lese kese bi a ba tin ke pe roko oluwa loju kana e tere si mo eyi ni oluwa yo se lasa le yi ni Matthew ori ogun lati nka ni sisiyi Matthew ori ogun lati ese ikeje le logbon Jesu si dese duro o pe won o si wi pe kili eyin fe ki emi ki o se fun yin won si wi fun o pe olowa ki oju wa ki o la be ni Jesu saanu fun won Jesu yo saanu fun o yo mo esan re koro o si fi owo ton won loju logan bi o ba je eni ti o gbo ide wa daada o ri wi pe bi a ba nso wi pe loju kan na bi a ba nso wi pe logan bi a ba nso wi pe lese kese gbogbo re tumo si ohun kan na nigba ti o so wi pe logan o nso fun a wi pe loju kan na lese kese oju won la oju re yo la won si to leyin bi Matthew ti so fun wa wi pe ise iyanu Jesu o ma nsele loju kan na be ni Mark papa lo so fun wa wi pe ise iyanu Jesu ki se wi pe ka lo ka bo ka to ri ni Mark ori keji je ki orin ole ti wo pe eni ti an ka ni pare nihi o je eni ti o ni arun egba wo lati ese iketa won si wa sodo re won gbe eni kan ti o li egba to wa eni ti awon merin gbe sugbon ki a wo ni sisi ohun ti olorun se o wa so fun ani ese ikewa sugbon ki e le mo pe omo eniyan le agbara le aye lati dariji ni o wi fun elegba na pe mo wi fun o dide gbe akete re ki o si ma lo ile re o si dide kini oro ti o tele e so fun mi ki n gbo oni o si dide loju kan na o si gbe akete na o si jade lo li oju gbogbo won to be ti enu fi ya gbogbo won won si yin olorun logo wi pe awa ko ri iru eyi ri eyi ni a n pe ni ise iyanu meri yiri awa ko ri iru eyi ri wo Marko ori keje Marko ori keje ohun ti mo fe ki o yi o ni wipe nigba ti Jesu ba be si ni sise iyanu loju kan na logan lese kese bi a ti n gbadura ti a n ke pe oruko re be ni yo ma dabira ni igbesi aye eni kookan wa ninu Marko ori keje lati ese ikeje le logbon won si mu eniyan kan wa sodo re ti eti re di ti o si n kololo won si be pe ki o fi owo re le o si mu kuro laarin ijo eniyan lo si apa kan o si te ika re bo li eti nigba ti o tuto o si fi owo to li ahan o si gbe oju soke wo orun ati okedun o si iwe fun pe efata eyi ni ni iwo si ninu ese ikarun din ni ogoji kini oro to saaju loju kan na eti re si si oko ahan re si tu o si soro kete kete mo gbagbo wi pe olorun fi awon kan won yi han wa ki o le da loju wi pe lese kese bi a ba tin gbadura loju kan na logan bi a ba tin gbadura olorun yo fowo kan yo mu arun aisan re yo mu kuro loruko Jesu ye ki a wo Luke ori ikejo Luke ori kejo lati ese iketa le logoji Luke ori kejo ese iketa le logoji obirin kan ti o si ni esun eje lati igba odun mejila ti o ti na ohun gbogbo ti o ni fun awon onisegun be ni a ko le mu o larada lati odo enikan wa ó wá lẹ́yìn rẹ̀, ó sì fi ọwọ́ tọ́ ìṣe tí aṣọ rẹ̀, lọ́gán lójú ẹsẹ̀, lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀, lójú kan náà lọ́gán ní ìsun ẹ̀jẹ̀ rẹ̀ sì ti gbẹ. Mo gbàgbọ́ wípé bí a ti ń ka nǹkan wọ̀nyí, ìwọ náà mọ̀ wípé Ọlọ́run yóò ṣe fún ọ. Agbára Ọlọ́run yóò lé àwọn àìsàn wọ̀nyí jáde kúrò ní ìgbésí ayé rẹ̀, kúrò ní àgọ́ ara rẹ̀, lọ́gán lójú kan náà lẹ́sẹ̀kẹsẹ̀, bí a bá ti ń gbàdúrà láṣáálẹ̀ yìí lórúkọ Jésù. Nínú Luke orí kẹtàlá láti ẹsẹ̀ ìkọkànlá, Luke orí kẹtàlá ẹsẹ̀ ìkọkànlá, bí a ti ń kà nípa ọkùnrin bẹ́ẹ̀ ni a ń kà nípa obìnrin, wípé lójú kan náà lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́gán tí agbára Ọlọ́run tí ó kọlu ìgbésí ayé wọn, bẹ́ẹ̀ ni wọ́n gba ìmúláradá àti ìdáǹdè. Luke orí kẹtàlá ẹsẹ̀ ìkọkànlá, sì kíyèsí obìnrin kan wà níbẹ̀ tí ó ní ẹ̀mí àìlera láti ọdún 18 wá, ẹni tí ó tẹ̀tán, tí kò lè gbé ara rẹ̀ sókè bí ó ti wò kí ó ṣe. Nígbà tí Jésù rí i, ó pè é sí ọ̀dọ̀, ó sì wí fún un pé obìnrin yìí, àtú ọ sílẹ̀ lọ́wọ́ àìlera rẹ̀. Obìnrin yìí, bó bá wà nbẹ̀ láṣáálẹ̀ yìí, àtú ọ sílẹ̀. Ìwọ ọkùnrin yìí tí ayé ti dè lókùn àìfojúrí, ó sọ wípé ọkùnrin yìí, àtú ọ sílẹ̀ lọ́wọ́ àìlera rẹ̀. Bó jẹ́ wípé ọmọdé ni ọ́, láti inú oyún láti dè ọ́, gbàtà àti bí ọ ò lè rìn, ó ń sọ fún ọ wípé ọmọdé yìí láṣáálẹ̀ yìí, àtú ọ sílẹ̀ lọ́wọ́ àìlera rẹ̀. Ó sì fi ọwọ́ rẹ̀ lé ní ẹsẹ̀ kẹtàlá, ó sì fi ọwọ́ rẹ̀ lé. Kí ni ọ̀rọ̀ tí ó tẹ̀lé? Ẹ pè é sókè. Lójú kan náà a sì sọ ọ́ di títọ́, ó sì yin Ọlọ́run lógo. Ìwọ náà ó yin Ọlọ́run lógo láṣáálẹ̀ yìí lórúkọ Jésù. Nínú Jọ́hánù nísinsìnyí la ti ń ka o. Jọ́hánù orí karùn-ún ẹsẹ̀ ìkẹjọ àti ìkẹsàn, a ń kà nípa ọkùnrin tó jẹ́ wípé láti ọdún 18 ló ti wà nínú àìlera, tó jẹ́ wípé kò lénìyàn kò lára, kò sì ní nkankan. Ṣùgbọ́n nígbà tí Jésù débẹ̀, a rí ohun tí Olúwa ṣe. Ní ẹsẹ̀ ìkẹjọ, Jésù wí fún un pé dìde, gbé àkété rẹ, kí o sì máa rìn. Kí ni ọ̀rọ̀ tí ó tẹ̀lé ní ẹsẹ̀ ìkẹsàn? Ó ní lọ́gán. Jẹ́ kí o yẹ wípé bí Matthew bó ṣe ń ṣe àkọsílẹ̀ rẹ̀, bí Matthew ṣe ń kọ, bẹ́ẹ̀ni Mark ń kọ, bẹ́ẹ̀ni Luke ń sọ fún wa, bẹ́ẹ̀ni Johannes sọ fún wa, wípé gbogbo àwọn wọ̀nyí tí Olúwa fi ọwọ́ kàn, lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀ lójú kan náà, ó ní lọ́gán, a sì mú ọkùnrin náà láradá, ó sì gbé àkété rẹ̀, ó sì rìn. Ọjọ́ náà sì jẹ́ ọjọ́ ìsinmi, ọjọ́ ayọ̀, ọjọ́ ìmúláradá, ọjọ́ ìbùkún, ọjọ́ tìrẹ ti dé lónìí lórúkọ Jésù. A ò ní fi àkókò ṣòfò rárá. Mo fẹ́ wo kókó kẹta nísinsìnyí, nítorí wípé mo gbàgbọ́ pé o ti múra sílẹ̀. Mo ní o múra sílẹ̀. A fẹ́ wo àtẹ̀gùn àkàsọ̀ sínú ìwòsàn tí Olúwa ń ṣe. Àtẹ̀gùn àkàsọ̀ sínú ìwòsàn tí Olúwa ń ṣe. Nínú Marko orí karùn-ún ni a ti ń wo àpẹẹrẹ obìnrin onísun ẹ̀jẹ̀ ọdún 12, nítorí wípé ó ní àwọn ìgbésẹ̀ kan tí obìnrin yìí gbé, tí ó jẹ́ kí ìwòsàn ńláńlá kí ó jẹ́ tirẹ̀. Nínú Marko orí karùn-ún ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n, obìnrin kan tí ó ti ní ìsun ẹ̀jẹ̀ ní ọdún 12, ẹni tí ojú rẹ̀ sì ti rí ohun púpọ̀ lọ́dọ̀ àwọn oníṣègùn. Bí ó bá ń sọ fún wa wípé oníṣègùn, ó ń sọ nípa àwọn ajagilégbòsò ògùn, àwọn tí à ń pè ní babaláwo. Ó ní ṣùgbọ́n tí ó sì ti ná ohun gbogbo tí ó ní tán, tí kò sì sàn rárá, ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ ó ń pọ̀ síwájú. Nígbà tí ó gbúro Jésù, ìjọ tí gbúro Jésù, mo ní ìjọ tí gbúro Jésù, ẹni tí ó ń ṣe àwòtán gbogbo àrùn? Ǹjẹ́ o ti gbúrò ẹni tí ó ṣeéṣe kí ó mú àwọn òkè, àwọn wàhálà, àwọn àìsàn, àwọn ègún tó wà ní ìgbésí ayé rẹ, kí ó mú kúrò láṣálẹ̀ yìí? Ṣé o ti gbúrò ẹ̀? Mo ní ṣé o ti gbúrò ẹ̀? Ó ní nígbà tí ó gbúrò Jésù, ó wá sẹ́yìn láàrin ọ̀pọ̀ ènìyàn, ó fọwọ́ kan aṣọ rẹ̀, nítorí ó wí pé nínú ọkàn rẹ̀, bí mo bá sá lè fi ọwọ́ mi kan aṣọ rẹ̀, ara mi yóò dá. Mo ní ara rẹ̀ yóò dá. Ó wá sọ fún wa ní ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n, ó ní lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀, lójú kan náà ní ìṣẹ́jú àyá, ó ní lọ́gán ní ìsun ẹ̀jẹ̀ rẹ̀ sì ti gbẹ. Ó sì mọ̀ lára rẹ̀ pé amú òun lára dá nínú àrùn òun. Ní ẹsẹ̀ ìkẹrìnlélọ́gbọ̀n, ó sì wí fún ọ pé obìnrin, ìgbàgbọ́ rẹ mú ọ lára dá. Ìwọ tí ó wà níhìn láṣálẹ̀ yìí, obìnrin, ìgbàgbọ́ rẹ mú ọ lára dá. Ọkùnrin, ìgbàgbọ́ rẹ mú ọ lára dá. Ọmọdé, ìgbàgbọ́ rẹ mú ọ lára dá. Ó ní máa lọ lé àlàáfíà, kí ìwọ kí ó sì sàn nínú àrùn rẹ. Bí a ti ń wo àtẹ̀gùn àkàsọ̀ sínú ìwòsàn tí Olúwa ń ṣe, ohun méje ni mo fẹ́ kí ó yọ. Ìkíní, ó gbọ́ nípa Jésù. Ó gbọ́ nípa Jésù, nítorí a sọ wípé nígbà tí ó gbúrò Jésù, ó wá sẹ́yìn rẹ̀ láàrin ọ̀pọ̀ àwọn ènìyàn, ó fọwọ́ kan aṣọ rẹ̀, ó gba ìròyìn tí ó gbọ́, ó gbà á gbọ́. Ìwọ náà tí o sì ti gbọ́ ìròyìn ayọ̀ tí a sọ fún ọ, ohun tí Ọlọ́run ṣe lálẹ́ àná, bí o ti ń gbọ́ ìròyìn Jésù láṣálẹ̀ yìí, mo gbàgbọ́ wípé o ti mọ̀ nísinsìnyí wípé gbogbo kò ṣeé ṣe nínú ayé rẹ. Jésù, a sọ̀rọ̀ rẹ dayọ̀ lórúkọ Jésù. Ìkejì, ó pinnu láti tọ Jésù wá fún ìwòsàn rẹ̀. Ó ní nígbà tí ó gbúrò Jésù, ó wá láàrin ọ̀pọ̀ ènìyàn, ó fọwọ́ kan aṣọ rẹ̀, ó pinnu. Ó ní láṣálẹ̀ yìí, lónìí ni wọ́n rí ìwòsàn tèmi gbà, nítorí ó pinnu láti kọ àwọn oníṣègùn ayé sílẹ̀. Ó tọ Jésù wá, kò gba ọ̀pọ̀ èrò láti jẹ́ ìdíwọ́ fún òun. Ìkẹta, obìnrin náà kò fi ààyè sílẹ̀ fún ìkùnà tàbí ìjákulẹ̀. Ó pinnu pé àkókò tó, ó gbẹ́kẹ̀lé Olúwa tí kì í jánikulẹ̀. Ó sì sọ wípé òun ó gba iṣẹ́ ìyanu bí ìwọ náà bá wá ní àṣálẹ̀ yìí. Bí o bá gbàgbọ́ láì ṣiyèméjì, mo gbàgbọ́ wípé àkókò ìpọ́njú, àkókò àìsàn ó ti dópin ná. Ìkẹrin, ó pinnu àkókò ìwòsàn rẹ̀. Ó ní bí mo bá ti fi ọwọ́ kan iṣẹ́ tí aṣọ rẹ̀, ara mi yóò dá. Ó pinnu àkókò tí ìwòsàn yìí yóò jẹ́ tirẹ̀. Ọ̀pọ̀ ènìyàn ló ń sún ọjọ́ ìwòsàn wọn síwájú, tí wọ́n sọ wípé bóyá ní ìpàdé mìíràn, ṣùgbọ́n obìnrin yìí wípé nísinsìnyí ni àkókò iṣẹ́ ìyanu tèmi. Nígbà wo ni àkókò iṣẹ́ ìyanu tirẹ̀? Mo ní nígbà wo ni àkókò iṣẹ́ ìyanu tirẹ̀? Ìkarùn-ún, ó gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ láì gba àìgbàgbọ́ kankan lálejò nínú ọkàn rẹ̀. Ó ní èṣù ó tó gẹ́, ẹ̀mí èṣù ó tó gẹ́, ìsun ẹ̀jẹ̀ ó tó gẹ́, iye méjì ìránṣẹ́ èṣù ó tó gẹ́. Mo gbàgbọ́ wípé èyí ni ìwọ náà ló ń sọ láṣálẹ̀ yìí wípé gbogbo àrùn kò gbóògùn, gbogbo àrùn àrùnmọ́léegun, gbogbo jẹ̀dọ̀jẹ̀dọ̀, gbogbo nǹkan tó ń jẹmí nínú, ó tó gẹ́. Ìwòsàn dé láṣálẹ̀ yìí, yóò sì dé lórúkọ Jésù. Ìkẹfà, ó fi ọwọ́ kan aṣọ Jésù. Kété tí ó sì ti fi ọwọ́ kan aṣọ Jésù, ni agbára Olúwa ni ó fọwọ́ kàn án. Mo gbàgbọ́ wípé bí o bá ti ń dìde lórí ẹsẹ̀ rẹ, bí o bá ti ń sọ fún Ọlọ́run wípé mo dé, àkókò tèmi tó, bẹ́ẹ̀ ni Ọlọ́run fúnra rẹ̀ ni yóò fọwọ́ kàn ọ́ lẹ́sẹ̀kẹsẹ̀, lójú kan náà lọ́gán lórúkọ Jésù. Ìkeje ni wípé ó gba iṣẹ́ ìyanu, ó gba iṣẹ́ ìyanu, èmi ò rí tèmi gbà lórúkọ Jésù. Ó rí ìwòsàn fún àrùn kògbóògùn, ìgbàgbọ́ ààyè t to daju gba ise iyanu aye to si daju pelu eyi ni Jesu fi so fun wi pe omobirin igbagbo re mu o larada mo fe ki odide lori ese re nitori wi pe Jesu so fun nisisin yi omobirin omokunrin baba iya omode igbagbo re mu o larada ki o mo wi pe lese kese loju kana logo bi o ba ti ngbo ti awon eni olorun se ami be ni iwosan ti re be ni idasile ti re be ni idande ti re be ni yo ma te olowo ise iyanu ti de agbara olorun wa nihin ti o mu o larada nitori iwosan wa fun gbogbo arun ko gbogun iwosan wa fun gbogbo arun ko gbogun bi o ba je kepe oluwa bi o ba je kepe oluwa yo mu o larada yo mu arun re kuro yo mu aisan re kuro iba je ifoju tabi iyaro tabi iditi tabi ogbon inu tabi egun idile tabi egun ajogoba ni igbese aye re bi o ba tin kepe oluwa bi o ba tin gba olorun gbo bi o ba tin so wipe akoko temi to be ni ise iyanu yo ma kan o lara yo ma te o lowo

Àkókò tó láti gba iṣẹ́ ìyanu. Àkókò tó láti rí ìwòsàn. Àkókò tó kí a tuwọ́ sílẹ̀. Àkókò tó fún afọ́jú láti ríran. Àkókò tó fún ẹni tó yarọ láti dìde kí ó rìn. Àkókò tó fún àwọn tó ń sinwi láti gba ìtúsílẹ̀, láti gba ìwòsàn. Àkókò tó fún àwọn ẹ̀mí wárápá, àwọn ẹ̀mí ìsinwi láti gba gere kí wọn kí ó sá jáde ní ìgbésí ayé rẹ. Àkókò tó fún oyin ọjọ́ pípẹ́ láti wálẹ̀. Àkókò tó fún ìjù tí ó wà nínú ikùn rẹ láti pòórá. Àkókò tó fún iṣẹ́ ìyanu láti tẹ̀ ọ́ lọ́wọ́. Àkókò tó láti rí ohun tí ó ti sọnù láti rí gbà padà. Àkókò tó fún àwọn àgàn láti bímọ. Iṣẹ́ ìyanu ti dé. Agbára Ọlọ́run wà nítòsí rẹ. Bí o ti ń ké pè é, ó ń gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Lójú kan náà, lọ́gán yóò ṣe iṣẹ́ ìyanu ní ìgbésí ayé rẹ. Iṣẹ́ ìyanu ti dé. Agbára Ọlọ́run wà níhìn-ín láti tu ọ sílẹ̀, láti mọ ọ lárada, láti mú òkè ìṣòro inú ayé rẹ, láti mú kúrò. Sọ fún èṣù wípé ó tó gẹ́. Sọ fún ayé wípé ó tó gẹ́. Sọ fún ohun tí ó pọn lójú wípé ó tó gẹ́. Ọjọ́ ìdáǹdè, ọjọ́ ìwòsàn, ọjọ́ ìtúnisílẹ̀, ọjọ́ iṣẹ́ ìyanu ti dé fún olúkúlùkù wa.

Ni orukọ Jesu Kristi Oluwa wa. Àwọn mélòó ni a ṣetán láti gba iṣẹ́ ìyanu? Àwọn mélòó ni a mọ̀ wípé lójú kan náà lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́gán ní wàrà ń ṣe sà? Bí a bá ti ń gbàdúrà tí a ń dárúkọ Jésù, bẹ́ẹ̀ ni iṣẹ́ ìyanu yóò máa wá sí àgọ́ ara rẹ, bẹ́ẹ̀ ni gbogbo àrùn yóò máa pòórá ní àgọ́ ara rẹ. Àwọn mélòó ni ó dá lójú wípé bí a bá ti ń gbọ́ àmì ìkẹyìn, bẹ́ẹ̀ ni ó yí ara rẹ wò, ni ó rí agbára Ọlọ́run ní ìgbésí ayé rẹ, wípé gbogbo àìsàn, gbogbo àrùn, gbogbo ògún, gbogbo ìjẹgàba Sàtánì, wípé yóò kúrò ní ìgbésí ayé rẹ. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Mo fẹ́ kí o gbé ọwọ́ lé ara rẹ, kí o sì na ọwọ́ ìyókù, ọwọ́ kan tó kù sókè, kí o mọ̀ wípé bí o bá ti ń gbọ́ àmì àwọn ènìyàn Ọlọ́run wípé iṣẹ́ ìyanu ti dé. Nítorí wípé àmì ìtumọ̀ rẹ̀ ni wípé bẹ́ẹ̀ ni kí o rí. Bí a bá ti sọ wípé ìfọ́jú pòórá, àmì jẹ́ wípé bẹ́ẹ̀ ni kí o rí. Bí a bá ti sọ wípé kí ayarọ kí o dìde, bí a bá ti sọ wípé àmì túmọ̀ sí wípé bẹ́ẹ̀ ni kí o rí. Bí a bá ń sọ fún ìwọ àgàn wípé kí o di ọlọ́mọ, àmì jẹ́ wípé bẹ́ẹ̀ ni kí o rí. Nítorí bẹ́ẹ̀, ní àṣálẹ́ yìí, bí o bá ti ń gbọ́ àmì, ó jẹ́ wípé àti ogun ọ̀run àti àwọn ẹ̀dá alààyè tí ó gba Ọlọ́run gbọ́, wọ́n ń sọ wípé ìbùkún Ọlọ́run kí ó jẹ́ tirẹ̀, ìwòsàn Ọlọ́run kí ó jẹ́ tirẹ̀, ìtúnṣe Ọlọ́run kí ó jẹ́ tirẹ̀. Nítorí bẹ́ẹ̀, mo fẹ́ kí o nawọ́ sókè pẹ̀lú ìgbàgbọ́, kí o sì fi ọwọ́ kan tó kù, kí o fi kan ibi tí àrùn tàbí ohunkóhun tí kò báradé níbi tí ó ti ń ṣe ọ́. Ní orúkọ Jésù, Ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ tún jẹ́ kí ó yé wa wípé lẹ́sẹ̀kẹsẹ̀ lójú kan náà lọ́gán, bí a bá ti ń dárúkọ Jésù, ní gbogbo àrùn, gbogbo àìsàn, gbogbo àìlera, gbogbo ègún yóò máa pòórá ní ìgbésí ayé wa. A gbàgbọ́ wípé agbára yín ò yí padà. A gbàgbọ́ wípé kò sóhun tó ṣòro fún yín láti ṣe. A sì gbàgbọ́ wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Jésù wípé bí a bá lè gbàgbọ́, ohun gbogbo ni ṣíṣe fún àwọn tí ó bá gbàgbọ́. Ní àṣálẹ́ yìí, a ń fẹ́ ìwòsàn Ọlọ́run, a ń fẹ́ ìtúsílẹ̀, a ń fẹ́ ìdáǹdè, a ń fẹ́ àwọn iṣẹ́ ìyanu tí ó tóbi. Ẹ ṣé fún wa lórúkọ Jésù. Mo gbàdúrà fún àwọn tí ó ní ohun kan tí ó wú ní àgọ́ ara wọn. Ìbáàjẹ́ ní ibi ìkọ̀kọ̀ ara, tàbí ní ọrùn gẹ́gẹ́ bí gẹ̀gẹ̀, tàbí ike tí wọ́n rù sẹ́yìn bí òkè ńlá. Ǹjẹ́ mo ń gbàdúrà wípé lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀ ìwọ òkè gbọ́ ọ̀rọ̀ Olúwa, ìwọ gẹ̀gẹ̀ gbọ́ ọ̀rọ̀ Olúwa, àti ìwọ ike gbọ́ ọ̀rọ̀ Olúwa, ìwọ ìpákẹ́ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ẹ pòórá lórúkọ Jésù. Gbogbo nǹkan wọ̀nyí tí ó wú sí ikùn, tí ó wú sí inú, tí ó wú sínú egungun, tí ó wú sínú ara, mo pàṣẹ wípé ẹ kúrò níbẹ̀ lórúkọ Jésù. Àwọn àìsàn tí ó ń fa ìrora, tí ó ń fà á wá, àìsàn káìsàn tí ì bá jẹ́, orúkọ kórúkọ tí àbá máa pè wọ́n, mo gbàdúrà pé nísinsìnyí ìwọ àìsàn bí a ti ń ṣe àmì, bẹ́ẹ̀ ni kí o pòórá lórúkọ Jésù. Gbogbo ìrora, gbogbo ibà, gbogbo túlù, gbogbo jẹ̀dọ̀jẹ̀dọ̀, mo gbàdúrà, mo pàṣẹ wípé ẹ jáde lórúkọ Jésù. Gbogbo ikọ́ ọ̀fẹ́, gbogbo nǹkan tó ń rìn lágọ̀ọ́ ara, gbogbo èyí tó ń dani lóró níkùn, nínú ẹ̀dọ̀, nínú itan, nínú agbárí, mo gbàdúrà wípé ẹ jáde lórúkọ Jésù. Àwọn tí ayé dè lókùn, àwọn tí ayé sọ lọ́ta, a ń bẹ̀bẹ̀ nísinsìnyí wípé gbogbo ọta èṣù, gbogbo ọfà èṣù, mo gbàdúrà wípé ẹ jáde lórúkọ Jésù. Ọlọ́run alágbára àtóbi jù àṣẹ̀dá, mo gbàdúrà nísinsìnyí wípé gbogbo ohun tí ó ń sí àwọn ènìyàn níwí, ohun tó yà wọ́n níwèrè, ohun tó ń kó wárapá bá wọn, ẹ̀mí wárapá, ẹ̀mí ìsinwí, mo gbàdúrà nísinsìnyí ẹ jáde lórúkọ Jésù. Àwọn tí ó jẹ́ wípé wọ́n ti lọ́kọ, wọ́n ti láyà, ṣùgbọ́n kò sí ọmọ láàrin ọkọ àti aya, ẹ̀yin Ọlọ́run tí ẹ ṣe fún Anna,
ẹyin ọlọrun ti ẹṣe fun Elizabeth ẹyin ọlọrun ti ẹṣe fun Sarah an bẹbẹ fun won nisisin wi pe eni kokan won bi igbagbo won ti ri nisisin bi a ti gbagbo pelu won nisisin yi an gbadura wi pe iyagan ni igbese aye won yo di oyin igbagbe loruko Jesu egba omo ti yin loruko Jesu ni woyi amodun bi Jesu ba fa bibo re seyin bi e ba pade nihi e o gbe omo tuntun ti yin wa loruko Jesu mo gbadura fun awon ti o je wi pe won ro lapa won ro lese ti aye so fun wi pe ko ni sese lati dide rin mo gbadura wi pe ki agbara latori ite agbara lati odo olorun ki agbara olorun ki o san si igbese aye won nisisin agbara bi ara ki o wa si igbese aye re iwo ti o yaro dide ki o ri loruko Jesu iwo ti o je wi pe o le gbe apa o le gbe ese o wa loju kan nitori wipe esude olokun aifojuri mo gbadura nisisin wipe gbogbo okun ti a fi di o ki agbara olorun ki emi olorun ki o ja won loruko Jesu ninu agbara olorun dide ki o ri loruko Jesu mo gbadura fun awon afoju mo mo wipe ko si ohun to sore fun lati se e ti se fun awon elomiran e o si se fun awon won yi pelu

0: lé wọn jáde pẹ̀lú agbára Ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́gán níṣẹ́jú àyá nísinsìnyí lórúkọ Jésù. Ìwọ èṣù àti ẹ̀mí èṣù ẹ̀mí àìsàn, mo gbàdúrà nísinsìnyí wípé kí ẹ jáde lórúkọ Jésù. Ọlọ́run alágbára, a gbàgbọ́ wípé nísinsìnyí ìbáṣe nínú gbọ̀ngàn kínní, ìkejì, ìkẹta, ìkẹrin, ìkarùn-ún, ìkẹfà, ìkeje àti àwọn tí ó wà ní ìkẹjọ, ìkẹsàn, ìkẹwàá àti àwọn tí ó wà lóde, kí agbára Ọlọ́run, agbára ìwòsàn, agbára tí mú kí kò ṣeéṣe kí ó di ṣeéṣe, kí ó tẹ̀ wọ́n lọ́wọ́, kí ó fi ara kàn wọ́n nísinsìnyí lórúkọ Jésù. Bí àti ńlajú, kí a máa lajú sí iṣẹ́ ìyanu Ọlọ́run. Bí àti ńlajú wa nísinsìnyí, kí a máa lajú sí ìdáǹdè lórúkọ Jésù. Kí àlàáfíà, kí ìmúláradá, kí ìsọdọ̀tun, kí ó jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan lórúkọ Jésù. Mo gbàgbọ́ wípé ti ṣe, mo gbàgbọ́ wípé ti fọwọ́ kàn wọ́n wípé iṣẹ́ ìyanu ó jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa, nítorí a gbàdúrà ní orúkọ Jésù Kristo Olúwa wa. Ó jẹ́ tèmi, mo ní ó jẹ́ tèmi o, ó jẹ́ tèmi. Máa yẹ ara rẹ wò, nítorí wípé iṣẹ́ ìyanu ti dé ọ̀dọ̀ rẹ. Wo àgọ́ ara rẹ, kí ohun tí ó wà níbẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, nítorí wípé agbára Ọlọ́run ó ti kọlu ọ́. Mo sì rí wípé àwọn àrùn, àwọn àìsàn, àwọn ègún, àwọn àrùn ọjọ́ pípẹ́, wọ́n ti kúrò ní àgọ́ ara rẹ. Bí o bá sì ti ń ṣe àwárí ohun tí Ọlọ́run ti ṣe, kí o máa kí Alleluia, kí o máa yin Ọlọ́run lógo, kí a lè yin Ọlọ́run lógo pẹ̀lú rẹ, nítorí wípé iṣẹ́ ìyanu ti dé. Mo ní iṣẹ́ ìyanu ti dé. Orí ti ẹ̀gbà lórúkọ Jésù.
1: Yeah.

iṣẹ́ àwọn apọ́stẹ́lì orí ìkarùn-ún. Ṣùgbọ́n ọkùnrin kan tí à ń pè ní Anania pẹ̀lú Sàfírà aya rẹ̀ ta ilẹ̀ nìkan, ó sì yan apá kan pamọ́ nínú owó náà. Aya rẹ̀ bá a mọ̀ pọ̀, ó sì mú apá kan rẹ̀ wá, ó sì fi lélẹ̀ ní ẹsẹ̀ àwọn apọ́stẹ́lì. Ṣùgbọ́n Pétérù wí pé, Anania, èyí ṣe tí Sátani fi kún ọ ní ọkàn láti ṣèké sí ẹ̀mí mímọ́, tí ìwọ sì fi yan apá kan pamọ́ nínú owó ilẹ̀ náà. Nígbà tí ó wà níbẹ̀, tirẹ̀ kìí ṣe. Nígbà tí a sì tà á tán, kò a wà ní ìkáwọ́ ara rẹ. Èyí a ti ṣe tí ìwọ fi rokiní yìí ní ọkàn rẹ. Ènìyàn kí ìwọ ṣèké sí bí kò ṣe sí Ọlọ́run. Nígbà tí Anania sì gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí, ó ṣubú lulẹ̀, ó sì kú. Ẹ̀rù ńlá sì ba gbogbo àwọn tí ó gbọ́. Àwọn ọ̀dọ́mọkùnrin sì dìde, wọ́n dì í, wọ́n sì gbé e jáde, wọ́n sì sìn ín. Ó sì tó bí ìwọ̀n wákàtí mẹ́ta. Aya rẹ̀ láìmọ ohun tí ó ti ṣe, ó wọlé. Pétérù sì dá a lóhùn pé, wí fún mi, iye báyìí ni ẹ̀yin ta ilẹ̀ náà. Ó sì wí pé, lóòótọ́, iye bẹ́ẹ̀ ni. Pétérù sì wí fún un pé, èé ṣe tí ẹ̀yin fohùn ṣọ̀kan láti dán ẹ̀mí Olúwa wò. Wò ó, ẹsẹ̀ àwọn tí ó sìnkú ọkọ rẹ̀ ń bẹ ní ẹnu ọ̀nà, wọ́n sì gbé ọ jáde. Ó sì ṣubú lulẹ̀ ní ẹsẹ̀ rẹ̀ lójú kan náà, ó sì kú. Àwọn ọ̀dọ́mọkùnrin sì wọlé, wọ́n bá a, ó kú, wọ́n sì gbé e jáde, wọ́n sìn ín lẹ́bàá ọkọ rẹ̀. Ẹ̀rù ńlá sì ba gbogbo ìjọ àti gbogbo àwọn tí ó gbọ́ nǹkan wọ̀nyí. A sì ti ọwọ́ àwọn apọ́stẹ́lì ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu púpọ̀ láàrin àwọn ènìyàn. Gbogbo wọn sì fi ọkàn kan wà ní ìloro Solomoni. Nínú àwọn ìyókù, ẹnìkan kò dáṣà àti dàpọ̀ mọ́ wọn, ṣùgbọ́n ènìyàn ń kó kìkì wọn. A sì yin àwọn tí ó gba Olúwa gbọ́ kún wọn sí i, àti ọkùnrin àti obìnrin. Tó bẹ́ẹ̀ tí wọ́n ń gbé àwọn abirùn jáde sí ìgboro, tí wọ́n ń tẹ́ wọn sí orí àkẹ́tì àti ohun ibi rọ̀gbọ̀kú, pé bí Pétérù bá ń kọjá kí òjìji rẹ̀ tilẹ̀ lè ṣíji bo òmíràn nínú wọn. Ọ̀pọ̀ ènìyàn sì kó ara wọn jọ láti àwọn ìlú tí ó yí Jerusalem ká. Wọ́n mú àwọn abirùn wá àti àwọn tí ara kan fún ẹ̀mí àìmọ́.

0: a sì ṣe dídá ara olúkúlùkù wọn. Ṣùgbọ́n olórí àlùfáà dìde tí ohun tí gbogbo àwọn tí wọ́n wà lọ́dọ̀ rẹ̀ tí ṣe ẹ̀yà ti àwọn Sadusí, wọ́n sì kún fún owó, wọ́n sì náwó mú àwọn apóstélì, wọ́n sì fi wọ́n sínú túbú. Ṣùgbọ́n áńgẹ́lì Olúwa ṣí ilẹ̀kùn túbú lé òru, nígbà tí ó sì mú wọn jáde, ó wí pé ẹ lọ, ẹ dúró kí ẹ sì máa sọ gbogbo ọ̀rọ̀ ìyè yìí fún àwọn ènìyàn ní tẹ́ḿpìlì. Nígbà tí wọ́n sì gbọ́ yìí, wọ́n wọ tẹ́ḿpìlì lọ ní kùtùkùtù, wọ́n sì ń kọ́ni. Ṣùgbọ́n olórí àlùfáà dé àti àwọn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀, wọ́n sì pe àpéjọ ìgbìmọ̀ àti gbogbo àwọn àgbààgbà àwọn ọmọ Ísírẹ́lì, wọ́n sì ránṣẹ́ sí ilé túbú láti mú wọn wá. Ṣùgbọ́n nígbà tí àwọn oúnjẹ dé ibẹ̀, wọn kò sì rí wọn nínú túbú, wọ́n padà wá, wọ́n sì sọ pé àwa bá ilé túbú, ó ṣe pinpin àti àwọn olùṣọ́ dúró lóde níwájú ilẹ̀kùn. Ṣùgbọ́n nígbà tí àwa ṣílẹ̀kùn, àwa kò bá ẹnìkan nínú túbú. Nígbà tí olórí ẹ̀ṣọ́ tẹ́ḿpìlì àti àwọn olórí àlùfáà sì gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí, wọ́n dààmú nítorí wọn pé níbo ni èyí ó yọrí sí. Nígbà náà ni ẹnìkan dé, ó wí fún wọn pé wò ó, àwọn ọkùnrin tí ẹ̀yin fi sínú túbú wà ní tẹ́ḿpìlì. Wọ́n dúró, wọ́n sì ń kọ́ àwọn ènìyàn. Nígbà náà ni olórí ẹ̀ṣọ́ lọ pẹ̀lú àwọn oúnjẹ, ó sì mú wọn wá, kì í ṣe pẹ̀lú ipá, nítorí tí wọ́n bẹ̀rù àwọn ènìyàn kí wọ́n má baà sọ wọ́n ní òkúta. Nígbà tí wọ́n sì mú wọn dé, wọ́n mú wọn dúró níwájú àjọ ìgbìmọ̀. Olórí àlùfáà sì bí wọ́n léèrè wípé àwa kò ti kìlọ̀ fún yín gidigidi pé kí ẹ má ṣe fi orúkọ yìí kọ́ni mọ́. Sì wò ó, ẹ̀yin ti fi ẹ̀kọ́ yín kún Jerusalemu, ẹ sì ń pètè àti mú ẹ̀jẹ̀ ọkùnrin yìí wá sí orí wa. Ṣùgbọ́n Pétérù àti àwọn apóstélì dáhùn, wọ́n sì wí pé àwa kò gbọdọ̀ má gbọ́ ti Ọlọ́run ju ti ènìyàn lọ. Ọlọ́run àwọn bàbá wa jí Jésù dìde, ẹni tí ẹ̀yin pa tí ẹ̀yin sì gbé kọ́ sórí igi, òun ni Ọlọ́run fi ọwọ́ ọ̀tún rẹ̀ gbéga láti jẹ́ ọmọ aládé àti olùgbàlà, láti fi ìrònú pìwàdà fún Ísírẹ́lì àti ìdáríjì ẹ̀ṣẹ̀. Àwa sì ni ẹlẹ́rìí nǹkan wọ̀nyí àti ẹ̀mí mímọ́ pẹ̀lú tí Ọlọ́run fi fún àwọn tí ó gbọ́ tirẹ̀. Ṣùgbọ́n nígbà tí wọ́n gbọ́ èyí, àyà wọn gba ọgbẹ́ dé inú, wọ́n gbèrò àti pa wọ́n. Ṣùgbọ́n ọ̀kan nínú àjọ ìgbìmọ̀ tí à ń pè ní Gamalieli, Farisí àti amòfin tí ó ní ìyìn gidigidi lọ́dọ̀ gbogbo ènìyàn, ó dìde dúró, ó ní kí á mú àwọn apóstélì bì sẹ́yìn díẹ̀. Ó sì wí fún wọn pé ẹ̀yin ọkùnrin Ísírẹ́lì, ẹ kíyèsí ara yín ní ohun tí ẹ̀yin ń pètè àti ṣe sí àwọn ọkùnrin wọ̀nyí. Nítorí ṣáájú ọjọ́ wọ̀nyí ni Téódà dìde, ó ń wí pé ẹni ńlá kan ni òun, ẹni tí ìwọ̀n irinwó ọkùnrin gbá tì, ẹni tí a pa, àti gbogbo iye àwọn tí ó gba tirẹ̀, àti wọn ká, a sì sọ wọn di asán. Lẹ́yìn ọkùnrin yìí ni Júdà àti Galili dìde lákòókò kíka ènìyàn, ó sì fa ènìyàn púpọ̀ lẹ́yìn rẹ̀, òun pẹ̀lú ṣègbé, àti gbogbo iye àwọn tí ó gba tirẹ̀, àfọn wọn ká. Ǹjẹ́ èmi wí fún yín nísinsìnyí, ẹ gáfárà fún àwọn ọkùnrin wọ̀nyí, kí ẹ sì jọ̀wọ́ wọn jẹ́, nítorí bí ìmọ̀ tàbí iṣẹ́ yìí bá jẹ́ ti ènìyàn, a ó bì í ṣubú. Ṣùgbọ́n bí ti Ọlọ́run bá ni, ẹ̀yin kì yóò lè bì í ṣubú, kí má bàa jẹ́ kí a rí yín, ẹ̀ ń bá Ọlọ́run jà. Wọ́n sì tẹ̀ sí tirẹ̀, nígbà tí wọ́n sì pe àwọn apóstélì wọlé, wọ́n lù wọ́n, wọ́n sì kìlọ̀ fún wọn pé kí wọn kí ó má ṣe sọ̀rọ̀ ní orúkọ Jésù mọ́, wọ́n sì jọ̀wọ́ wọn lọ́wọ́ lọ. Nítorí náà wọ́n sì lọ kúrò níwájú àjọ ìgbìmọ̀, wọ́n ń yọ̀ nítorí tí a kà wọ́n yẹ sí ìyà ìjẹ nítorí orúkọ rẹ̀, àti ní ojoojúmọ́ ní tẹ́ḿpìlì àti ní ilé, wọn kò dẹ́kun ikọ́ni àti láti wàásù Jésù Kristi.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ṣé àwọn apóstélì orí ìkẹfà? Ǹjẹ́ ní ọjọ́ wọn ni nígbà tí iye àwọn ọmọ ẹ̀yìn ń pọ̀ sí, ìkùnsínú wà nínú àwọn Éléni sí àwọn Éberù, nítorí tí a ń ṣe ìgbàgbé àwọn opó wọn ní ìpínfúnni ojoojúmọ́. Àwọn méjìlá sì pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹ̀yìn jọ sọ́dọ̀, wọ́n wí pé kò yẹ tí àwa ìbá fi ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀ kí a sì máa ṣe ìránṣẹ́ tábìlì. Nítorí náà, ará, ẹ wo ọkùnrin méje nínú yín, olórúkọ rere, ẹni tí ó kún fún ẹ̀mí mímọ́ àti fún ọgbọ́n, ẹni tí àwa ìbá yàn sí iṣẹ́ yìí. Ṣùgbọ́n àwa ó dúró ṣinṣin nínú àdúrà ìgbà àti nínú iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ náà. Ọ̀rọ̀ náà sì tọ́ lójú gbogbo ìjọ, wọ́n sì yan Stefanu, ọkùnrin tí ó kún fún ìgbàgbọ́ àti fún ẹ̀mí mímọ́, àti Filipi, àti Prokoru, àti Nikanoru, àti Timoni, àti Pamena, àti Nikola, aláwọ̀ṣẹ́ Jù ará Antioku, ẹni tí wọ́n mú dúró níwájú àwọn apóstélì. Nígbà tí wọ́n sì gbàdúrà, wọ́n fi ọwọ́ lé wọn. Ọ̀rọ̀ Ọlọ́run sì gbilẹ̀, iye àwọn ọmọ ẹ̀yìn sì pọ̀ sí gidigidi ní Jerusalemu. Ọ̀pọ̀ nínú ẹgbẹ́ àwọn àlùfáà sì fetí sí ti ìgbàgbọ́ náà, àti Stefanu tí ó kún fún oore ọ̀fẹ́ àti agbára, ó ṣe iṣẹ́ ìyanu àti iṣẹ́ àmì ńlá láàrin àwọn ènìyàn. Ṣùgbọ́n àwọn kan dìde nínú àwọn ti sinagogo tí à ń pè ní ti àwọn Libatine, àti ti ará Kirene, àti ti ará Alexandria, àti nínú àwọn ará Kilikia, àti ti Asia, wọ́n bá Stefanu jiyàn. Wọn kò sì lè kó ọgbọ́n àti ẹ̀mí tí ó fi ń sọ̀rọ̀ lójú. Nígbà náà ni wọ́n bẹ àbẹ̀tẹ́lẹ̀ àwọn ọkùnrin tí wọ́n ń wí pé àwa gbọ́ ọkùnrin yìí ń sọ ọ̀rọ̀ òdì sí Mósè àti sí Ọlọ́run. Wọ́n sì rú àwọn ènìyàn sókè, àti àwọn àgbààgbà àti àwọn akọ̀wé. Wọ́n dìde sí, wọ́n gba àmú, wọ́n mú un wá sí àjọ ìgbìmọ̀, wọ́n sì mú àwọn ẹlẹ́rìí èké wá tí wọ́n wí pé ọkùnrin yìí kò sinmi láti sọ ọ̀rọ̀ òdì sí ibi mímọ́ yìí àti sí òfin, nítorí àwa gbọ́. wípé Jésù ti Nazareti yìí yóò fọ ibí yìí yóò sì pa ìṣe tí Mósè fi fún wa dà àti gbogbo àwọn tí ó sì jókòó ní àjọ ìgbìmọ̀ tẹjúmọ́ wọ́n ń wo ojú rẹ̀ bí ẹni pé ojú áńgẹ́lì. Ìṣe àwọn àpọ́stélì orí ìkeje. Nígbà náà ni olórí àlùfáà wípé nǹkan wọ̀nyí a rí bẹ́ẹ̀ bí òun sì wípé alàgbà ará àti bàbá ẹ fetí sílẹ̀ Ọlọ́run ògo fi ara hàn fún Ábráhàmù bàbá wa nígbà tí ó wà ní Mesopotamia kí ó tó ṣe àtìpó ní Harani ó sì wí fún un pé jáde kúrò ní ilẹ̀ rẹ àti lọ́dọ̀ àwọn ìbátan rẹ kí o sì wá sí ilẹ̀ tí èmi ó fi hàn ọ́. Nígbà náà ni ó jáde kúrò ní ilẹ̀ àwọn ará Kádíà ó sì ṣe àtìpó ní Harani lẹ́yìn ìgbà tí bàbá rẹ̀ kú Ọlọ́run mú un ṣípò padà wá sí ilẹ̀ yìí níbi tí ẹ̀yin ń gbé nísinsìnyìí kò sì fún un ní ìní kan àní tó bí ẹsẹ̀ ilẹ̀ kan ṣùgbọ́n ó lérí pé òun ó fi fún ní ilẹ̀ níní àti fún àwọn irú ọmọ rẹ̀ lẹ́yìn rẹ̀ nígbà tí kò tí ì ní ọmọ. Ọlọ́run sì sọ báyìí pé irú ọmọ rẹ̀ yóò ṣe àtìpó ní ilẹ̀ àjèjì wọn ó sì sọ wọ́n di ẹrú wọn ó sì pọn wọn lójú ní irinwó ọdún. Ọlọ́run wípé orílẹ̀-èdè náà tí wọn ó ṣe ẹrú fún ni èmi ó dá lẹ́jọ́ lẹ́yìn náà ni wọn ó sì jáde kúrò wọn ó sì wá sìnmi níhìn yìí ó sì fún un ní májẹ̀mú ìkọlà bẹ́ẹ̀ ni Ábráhàmù bí Ísákì ó kọ́ ní ilà ní ijọ́ kẹjọ Ísákì sì bí Jákọ́bù Jákọ́bù sì bí àwọn baba ńlá méjìlá àwọn baba ńlá sì ṣe ìlara Jósẹ́fù wọ́n sì tà á sí Íjíbítì ṣùgbọ́n Ọlọ́run wà pẹ̀lú rẹ̀ ó sì yọ ọ́ kúrò nínú ìpọ́njú rẹ̀ gbogbo ó sì fún un lé ojú rere àti ọgbọ́n lé ojú Farao ọba Íjíbítì òun sì fi jẹ baálẹ̀ Íjíbítì àti gbogbo ilé rẹ̀ ìyàn kan sì wà ẹ́ mú ní gbogbo ilẹ̀ Íjíbítì àti ní Kenani àti ìpọ́njú púpọ̀ àwọn bàbá wa kò sì rí oúnjẹ ṣùgbọ́n nígbà tí Jákọ́bù gbọ́ pé àlìkámà ń bẹ ní Íjíbítì ó rán àwọn bàbá lọ lẹ́rìn kínní àti nígbà kejì Jósẹ́fù fi ara rẹ̀ hàn fún àwọn arákùnrin rẹ̀ a sì fi àwọn ará Jósẹ́fù hàn fún Farao Jósẹ́fù sì ránṣẹ́ ó sì pe Jákọ́bù bàbá rẹ̀ àti gbogbo àwọn ìbátan rẹ̀ sọ́dọ̀ rẹ̀ 85 ọkàn Jákọ́bù sì sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì ó sì kú òun àti àwọn bàbá wa a sì gbé wọn lọ sí Síkémù a sì tẹ́ wọn sínú ibojì tí Ábráhàmù rà ní iye owó fàdákà lọ́wọ́ àwọn ọmọ Émórù bàbá Síkémù ṣùgbọ́n bí àkókò ìlérí tí Olúwa ṣe fún Ábráhàmù ti kù sí dẹ̀dẹ̀ àwọn ènìyàn náà ń rú wọ́n sì ń rẹ̀ ní Íjíbítì títí ọba mìíràn fi jẹ lórí Íjíbítì tí kò mọ Jósẹ́fù òun náà ni ó ṣe àrékérekè sí àwọn ìbátan wa wọ́n sì hùwà búburú sí àwọn bàbá wa tó bẹ́ẹ̀ tí wọ́n fi já àwọn ọmọ ọwọ́ wọn kúrò lọ́wọ́ wọn nítorí kí wọn kí ó má ṣe yẹ̀. Ní àkókò náà ni a bí Mósè ẹni tí ó ní ẹwà púpọ̀ tí wọ́n sì bọ́ ní oṣù mẹ́ta ní ilé bàbá rẹ̀ nígbà tí wọ́n sì gbé e sọnù ọmọbìnrin Farao hèé ó sì tọ́ dàgbà ní ọmọ ara rẹ̀ a sì kọ́ Mósè ní gbogbo ọgbọ́n ara Íjíbítì ó sì pọ̀ ní ọ̀rọ̀ àti ní ìṣe nígbà tí ó sì di ẹni ìwọ̀n 40 ọdún ó sọ sí lọ́kàn láti lọ ibẹ̀ àwọn ọmọ Ísíráẹ̀lì ara rẹ̀ wò nígbà tí ó sì rí ọ̀kan nínú wọn tí à ń jẹ ní ìyà ó gbèjà rẹ̀ ó gbẹ̀sẹ̀ ẹni tí wọ́n ń jẹ ní ìyà ó sì lu ara Íjíbítì náà pa ó sì ṣe bí àwọn ará òun mọ bí Ọlọ́run yóò ti ti ọwọ́ òun gbà wọ́n ṣùgbọ́n wọn kò mọ̀ ó sì di ijọ́ kejì ó yọ sí wọn bí wọ́n ti ń jà òun ìbá sì parí rẹ̀ fún wọn ó wípé alàgbà ara ni ẹ̀yin eṣe tí ẹ̀yin fi ń ṣe ohun tí kò tọ́ sí ara yín ṣùgbọ́n ẹni tí ó fìràn sí ẹnì kejì rẹ̀ tì í kúrò ó wípé ta ni ó fi ọ́ jẹ olórí àti onídàájọ́ wa ìwọ ń fẹ́ pa mí gẹ́gẹ́ bí o ti pa ara Íjíbítì lánàá ó sì sì sá nítorí ọ̀rọ̀ yìí ó sì wá ṣe àtìpó ní ilẹ̀ Mídíánì níbi tí ó gbé bí ọmọ méjì nígbà tí 40 ọdún sì pé áńgẹ́lì Olúwa farahàn ní ijù ní òkè Sinai nínú ọwọ́ iná ní ìgbẹ́ nígbà tí Mósè sì rí ẹnu yà á sí ìran náà nígbà tí ó sì súnmọ́ láti wò ó fín ohun Olúwa kọ sí i wípé èmi ni Ọlọ́run àwọn bàbá rẹ Ọlọ́run Ábráhàmù àti Ọlọ́run Ísákì àti Ọlọ́run Jákọ́bù Mósè sì wárìrì kò sì dáṣà láti wò ó mọ́ Olúwa sì wí fún un pé tú bàtà rẹ kúrò ní ẹsẹ̀ rẹ nítorí ibi tí ìwọ gbé dúró ní ilẹ̀ mímọ́ ni ní rírí mo ti rí ìpọ́njú àwọn ènìyàn mi ti ń bẹ ní Íjíbítì mo sì ti gbọ́ gbígbin wọn mo sì sọ̀kalẹ̀ wá láti gbà wọ́n wá ní ìsinsìnyí èmi ó sì rán ọ lọ sí Íjíbítì Mósè náà yìí tí wọ́n kọ̀ wípé ta ni ó fi ọ́ jẹ olórí àti onídàájọ́ òun náà ni Ọlọ́run rán lọ láti ọwọ́ áńgẹ́lì tí ó farahàn ní ìgbẹ́ láti ṣe olórí àti olùdáǹdè òun ni ó mú wọn jáde lẹ́yìn ìgbà tí ó ṣe iṣẹ́ ìyanu àti iṣẹ́ àmì ní ilẹ̀ Íjíbítì àti ní òkun pupa àti ní aginjù ní 40 ọdún èyí ni Mósè náà tí ó wí fún àwọn ọmọ Ísíráẹ̀lì pé wòlíì kan ni Olúwa Ọlọ́run yín yóò gbé dìde fún yín nínú àwọn arákùnrin yín bí èmi òun ni kí ẹ gbọ́ tirẹ̀ èyí náà ni ẹni tí ó wà nínú ìjọ ní ijù pẹ̀lú áńgẹ́lì náà tí ó bá a sọ̀rọ̀ ní òkè Sinai àti pẹ̀lú àwọn bàbá wa ẹni tí ó gba ọ̀rọ̀ ìyè láti fi fún wa ẹni tí àwọn bàbá wa kò fẹ́ gbọ́ tirẹ̀ ṣùgbọ́n wọ́n ti kúrò lọ́dọ̀ wọn wọ́n sì yí padà ní ọkàn wọn sí Íjíbítì wọ́n wí fún Áróònì pé dáwòrì ṣà fún wa tí yóò máa tọ̀nà ṣáájú wa nítorí bí ó ṣe ti Mósè yìí tí ó mú wa ti ilẹ̀ Íjíbítì jáde wá a kò mọ ohun tí ó ṣe é wọ́n sì yá ère ẹgboro màálù ní ijọ́ wọn ni wọ́n sì rúbọ sí ère náà wọ́n sì ń yọ̀ nínú iṣẹ́ ọwọ́ ara wọn Ọlọ́run sì padà ó fi wọ́n sílẹ̀ láti máa sin ogun ọ̀run bí a ti kọ́ nínú ìwé àwọn wòlíì pé ẹ̀yin ará ilé Israẹli, ẹ̀yin amú ẹran tí a pa àti ẹbọ fún mi wá bí ní ogójì ọdún ní ejò, ẹ̀yin sì tẹ́wọ́ gba àgọ́ Mólókù àti ìràwọ̀ òrìṣà Rẹ́mfánì, àwòrán tí ẹ̀yin ṣe láti máa bọ̀ wọ́n, èmi ó sì kó yín lọ rí kọjá Bábílónì. Àwọn bàbá wa ní àgọ́ ẹ̀rí ní ejò, bí ẹni tí ó bá Mósè sọ̀rọ̀ ti pàṣẹ pé kí ó ṣe é gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí ó ti rí, tí àwọn bàbá wa tí ó tẹ̀lé wọn sì mú bá Joshua wá sí ilẹ̀ ní àwọn kẹfẹ̀rí tí Ọlọ́run lé jáde kúrò níwájú àwọn bàbá wa títí di ọjọ́ Dáfídì, ẹni tí ó rí ojú rere níwájú Ọlọ́run tí ó sì tọrọ láti rí ibùgbé fún Ọlọ́run Jákọ́bù. Ṣùgbọ́n Sólómùnì kọ́ ilé fún un, ṣùgbọ́n ọ̀gá ògo kìí gbé ilé tí a fi ọwọ́ kọ́, gẹ́gẹ́ bí wòlíì ti wípé, ọ̀run ni ìtẹ́ mi, ayé sì ni àpótí ìtìsẹ́ mi, irú ilé kí ni ẹ̀yin ó kọ́ fún mi, ni Olúwa wí, tàbí ibo ni ibi ìsinmi mi, ọwọ́ mi kọ́ aṣe gbogbo nǹkan wọ̀nyí. Ẹ̀yin Ọlọ́run líle àti aláìkọlà àyà ohun etí, nígbà gbogbo ni ẹ̀yin máa dìnà ẹ̀mí mímọ́, gẹ́gẹ́ bí àwọn bàbá yín, bẹ́ẹ̀ ni ẹ̀yin. Ta ni nínú àwọn wòlíì tí àwọn bàbá yín kò ṣe núnibíni sí, wọ́n sì ti pa àwọn tí ó ti ń sọ àsọtẹ́lẹ̀ ti wíwá ẹni olóòótọ́ ni, ẹni tí ẹ̀yin sì ti di olùfihàn àti olùpa, ẹ̀yin tí ó gba òfin gẹ́gẹ́ bí ìlànà àwọn áńgẹ́lì tí ẹ kò sì pa mọ́. Nígbà tí wọ́n sì gbọ́ nǹkan wọ̀nyí, àyà wọn gbọgbẹ́ dé inú, wọ́n sì pa yín sí ikeke, ṣùgbọ́n òun kún fún ẹ̀mí mímọ́, ó tẹjú mọ́ ọ̀run, ó sì rí ògo Ọlọ́run àti Jésù ń dúró ní ọwọ́ ọ̀tún Ọlọ́run, ó sì wípé, wò ó, mo rí ọ̀run ṣí sílẹ̀ àti ọmọ ènìyàn ń dúró ní ọwọ́ ọ̀tún Ọlọ́run. Nígbà náà ni wọ́n kígbe ní òun rárá, wọ́n sì di etí wọn, wọ́n sì fi ọkàn kan rọ́lùú, wọ́n sì wọ sẹ́yìn òde ìlú, wọ́n sọ ọ́ ní òkúta. Àwọn ẹlẹ́rìí sì fi aṣọ wọn lílẹ̀ ní ẹsẹ̀ ọmọkùnrin kan tí à ń pè ní Saulu. Wọ́n sọ Stefanu ní òkúta, ó sì ń ké pe Olúwa wípé, Jésù Olúwa gba ẹ̀mí mi, ó sì kúnlẹ̀, ó kígbe ní òun rárá pé, Olúwa, má ka ẹ̀ṣẹ̀ yìí sí wọn ní ọrùn. Nígbà tí ó sì wí èyí, ó sùn.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ṣé àwọn àpọ́sẹ́lì orí ìkẹjọ Saul sì ni òun sí ikú rẹ̀. Ní àkókò náà, inú ibi ni ńlá kan dìde sí ìjọ tí ó wà ní Jerusalemu, a sì tú gbogbo wọn kálẹ̀ jẹ́ agbègbè Judea, òun Samaria, àfi àwọn àpọ́sẹ́lì. Àwọn ènìyàn olùfọkànsí sì di òkú Stefanu, wọ́n sì po òǹrere ẹkún kíkan sórí rẹ̀. Ṣùgbọ́n Saul, ó ń da ìjọ ènìyàn Ọlọ́run rú, ó ń wo ojoojúlé, ó sì ń mú àwọn ọkùnrin àti obìnrin, ó sì ń fi wọn sínú túbú. Àwọn tí wọ́n sì túká lọ sí ibi gbogbo, wọ́n ń wàásù ọ̀rọ̀ náà. Filipi sì sọ̀kalẹ̀ lọ sí ìlú Samaria, ó ń wàásù Kristi fún wọn. Àwọn ìjọ ènìyàn sì fi ọkàn kan fiyè sí ohun tí Filipi ń sọ, nígbà tí wọ́n ń gbọ́ tí wọ́n sì ń rí iṣẹ́ àmì tí ó ń ṣe. Nítorí ọ̀pọ̀ nínú àwọn tí ó ní ẹ̀mí àìmọ́ tí ń kígbe lóhùn rárá jáde wá, àti ọ̀pọ̀ àwọn tí ẹ̀gbà ń bájà àti àwọn amúkùn a sì ṣe dídá ara wọn, ayọ̀ púpọ̀ sì wà ní ìlú náà. Ṣùgbọ́n ọkùnrin kan wà tí à ń pè ní Simoni, tí ti máa ṣe oṣó ní ìlú náà, tí sì máa jẹ́ kí ẹnu ya àwọn ará Samaria, a máa wí pé ènìyàn ńlá kan ni òun. Ẹni tí gbogbo wọn bọlá fún àti èwe àti àgbà ń wí pé ọkùnrin yìí ni agbára Ọlọ́run tí à ń pè ní ńlá. Òun ni wọ́n sì bọlá fún nítorí ọjọ́ pípẹ́ ni ó ti ń ṣe oṣó sí wọn. Ṣùgbọ́n nígbà tí wọ́n gba Filipi gbọ́, ẹni tí ń wàásù ìrere ti ìjọba Ọlọ́run àti orúkọ Jésù Kristi, a baptisí wọn àti ọkùnrin àti obìnrin. Simoni tìkára rẹ̀ sì gbàgbọ́ pẹ̀lú. Nígbà tí a sì baptisí rẹ̀, ó sì ń bá Filipi jókòó. Ó ń wo iṣẹ́ àmì àti iṣẹ́ agbára tí ń ti ọwọ́ Filipi ṣe, ẹnu sì yá. Nígbà tí àwọn àpọ́sẹ́lì tí ó wà ní Jerusalemu sì gbọ́ pé àwọn ará Samaria ti gba ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n rán Pétérù òun Jòhánù sí wọn, àwọn ẹni tí ó sì gbàdúrà fún wọn nígbà tí wọ́n sọ̀kalẹ̀ kí wọn kí ó lè rí ẹ̀mí mímọ́ gbà. Nítorí títí ó fi di ìgbà náà, kò tí ì bàlẹ̀ ẹnikẹ́ni nínú wọn. Kìkì abaptisí wọn ní orúkọ Jésù Olúwa ni. Nígbà náà ni wọ́n gbé ọwọ́ lé wọn, wọ́n sì gba ẹ̀mí mímọ́. Nígbà tí Simoni rí pé nípa gbígbé ọwọ́ lé ni, lè à ń ti ọwọ́ àwọn àpọ́sẹ́lì fi ẹ̀mí mímọ́ fún ni. Ó fi owó lọ̀ wọ́n, ó wí pé ẹ fún èmi náà ní agbára yìí pẹ̀lú kí ẹnikẹ́ni tí mo bá gbé ọwọ́ lé kí ó lè gba ẹ̀mí mímọ́. Ṣùgbọ́n Pétérù dá a lóhùn wí pé kí owó rẹ ṣègbé pẹ̀lú rẹ, nítorí tí ìwọ rò láti fi owó rẹ ẹ̀gùn Ọlọ́run. Ìwọ kò ní ipa tàbí ìpín nínú ọ̀ràn yìí, nítorí ọkàn rẹ kò ṣe déédé níwájú Ọlọ́run. Nítorí náà, ronú pìwàdà ìwà búburú rẹ yìí, kí o sì gbàdúrà sọ́dọ̀ Ọlọ́run bóyá yóò darí ète ọkàn rẹ jì ọ́. Nítorí tí mo wòye pé ìwọ wà nínú ìkorò òróòro àti ní ìdí ẹ̀ṣẹ̀. Nígbà náà ni Simoni dáhùn, ó sì wí pé ẹ gbàdúrà sọ́dọ̀ Olúwa fún mi kí ọ̀kan nínú ohun tí ẹ̀yin ti sọ kí ó má ṣe bá mi. Àti àwọn nígbà tí wọ́n sì ti jẹ́rìí tí wọ́n sì ti sọ ọ̀rọ̀ Olúwa, wọ́n padà lọ sí Jerusalemu, wọ́n sì wàásù ìrere ní ìletò púpọ̀ ti àwọn ará Samaria. Ángẹ́lì Olúwa sì sọ fún Filipi pé ìdé kí o sì máa lọ sí ìhà gúúsù ní ọ̀nà tí ó ti Jerusalemu lọ sí Gaza tí í ṣe ijù. Nígbà tí ó sì dìde, ó lọ sì kíyèsí ọkùnrin kan ará Ethiopia, ìwẹ̀fà ọlọ́lá pípọ̀ lọ́dọ̀ Kandake, ọbabìnrin àwọn ará Ethiopia, ẹni tí í ṣe olórí gbogbo ìṣúra rẹ̀, tí ó sì ti wá sí Jerusalemu láti jọ́sìn. Òun sì ń padà lọ, ó sì jókòó nínú kẹ̀kẹ́ rẹ̀, ó ń ka ìwé wòlíì Àìsáyà. Ẹ̀mí sì wí fún Filipi pé lọ kí o sì dára rẹ pọ̀ mọ́ kẹ̀kẹ́ yìí. Filipi sì súré lọ, ó gbọ́, ó ń ka ìwé wòlíì Àìsáyà, ó sì bíi pé ohun tí ìwọ ń kà ni ó yé ọ. Ó sì dáhùn wí pé yóò àṣe yé mi bí kò ṣe pé ẹnìkan tọ́ mi sí ọ̀nà. Ó sì bẹ Filipi kí ó gòkè wá, kí ó sì bá òun jókòó. Ibi ìwé mímọ́ tí ó sì ń kà náà ni èyí, a fà á bí àgùntàn lọ fún pípa, àti bí ọ̀dọ́ àgùntàn ti yadi níwájú olùrẹ́run rẹ̀, bẹ́ẹ̀ ni kò ya ẹnu rẹ̀. Ní ìrẹ̀sílẹ̀ rẹ̀, a mú ìdájọ́ kúrò. Ta ni yóò sọ̀rọ̀ ìran rẹ̀ nítorí a gba ẹ̀mí rẹ̀ kúrò ní ayé? Ìwẹ̀fà sì dá Filipi lóhùn, ó ní mo bẹ̀ ọ́ tí ta ni wòlíì náà sọ ọ̀rọ̀ yìí, ti ara rẹ̀ tàbí ti ẹlòmíràn? Filipi sì ya ẹnu rẹ̀, ó sì bẹ̀rẹ̀ láti ibi ìwé mímọ́ yìí, ó sì wàásù Jésù fún un. Bí wọ́n sì ti ń lọ ní ọ̀nà, wọ́n dé ibi omi kan. Ìwẹ̀fà náà sì wí pé wò ó, omi nìyí, kí ni ó dá mi dúró láti baptisí? Filipi sì wí pé bí ìwọ bá gbàgbọ́ tọkàntọkàn, a lè baptisí rẹ. Ó sì dáhùn, ó ní mo gbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ni. Ó sì pàṣẹ kí kẹ̀kẹ́ dúró jẹ́. Àwọn méjèèjì sì sọ̀kalẹ̀ lọ sínú omi, àti Filipi àti ìwẹ̀fà, ó sì baptisí rẹ̀. Nígbà tí wọ́n sì jáde kúrò nínú omi, ẹ̀mí Olúwa ta Filipi pa, ìwẹ̀fà kò sì rí i mọ́. Nítorí tí ó ń bá ọ̀nà rẹ̀ lọ, ó ń yọ̀. Ní Asotu ni a sì rí Filipi, bí ó sì ti ń kọjá lọ, ó ń wàásù ìrere ní gbogbo ìlú títí ó fi dé Kesaria. Iṣẹ́ àwọn àpọ́sẹ́lì orí ìkẹsàn-án. Ṣùgbọ́n Saulu, ó mí ẹ̀mí ìkìlọ̀ àti pípa síbẹ̀ sí àwọn ọmọ ẹ̀yìn Olúwa, ó to lórí àlùfáà lọ, ó béèrè ìwé lọ́wọ́ rẹ̀ sí Damascus sí àwọn sinagogu pé bí òun bá rí ẹnikẹ́ni tí ń bẹ lé ọ̀nà yìí, ìbá àṣẹ ọkùnrin tàbí obìnrin, kí òun lè mú wọn ní dídè wá sí Jerusalemu. Ó sì ṣe bí ó ti ń lọ, ó sì súnmọ́ Damascus lójijì láti ọ̀run wá, ìmọ́lẹ̀ sí ìmọ́lẹ̀ yìí ká, ó sì ṣubú lulẹ̀, ó gbọ́ ohun tí ó ń fọ̀ sí pé Saulu, Saulu, ese ti iwo fin se nu ni bi ni si mi o si wi pe iwo ta ni oluwa oluwa si wi pe emi jesu ni eni ti iwo se nu ni bi ni si ohun irora ni fun o lati tapa si egun o si n warire enu si ya o ni oluwa kini iwo fe ki emi ki o se oluwa si wi fun pe ide ki o si lo si ilu na a o so fun o ni ohun ti iwo se awon okunrin ti won si n ba re ajo duro keke pamo won le enu won gbo ohun na sugbon won ko ri enikan Saul o si dide ni ile nigba ti oju re si la ko ri ohun kan sugbon won fa ni owo won si mu won wa si Damascus o si gbe ejo meta ni airiran ko si je be ni ko si mu omo eyin kan si wa ni Damascus ti a n pe ni Anania Oluwa si wi fun ni oju ran pe Anania o si wi pe wo emi ni yi Oluwa Oluwa si wi fun pe ide ki o si lo si ita ti a n pe ni ogan ti o si bere eni ti a n pe ni Saul ara Tarsu ni ile Juda sawo o n gbadura Oun si ti ri okunrin kan ni ojuran ti a n pe ni Anania o wole o si fi owo le ki o le riran Anania si dahun wipe Oluwa mo ti gburu okunrin yi lodo opo eniyan gbogbo buburu ti o ti se si awon eniyan mimo re ni Jerusalemu o si gba ase lati odo awon olori alufa wa si yin yi lati de gbogbo awon ti n pe oruko re sugbon Oluwa wi fun pe ma lo nitori ohun elo ayo ni ohun je fun mi lati gbe oruko mi lo si iwaju awon keferi ati awon oba ati awon omo Israeli nitori emi o fi gbogbo iya ti ko le ṣaije nitori oruko mi han Anania si lo o si wo ile na nigba ti o si fi owo re le o ni Saul arakunrin Oluwa ni o ran mi Jesu ti o fi ara han le ona ti iwo ba wa ki iwo ki o le riran ki o si kun fun emi mimo loju kan na nkan si bo kuro ni oju re bi ipepe o si riran o si dide a si baptisi re nigba ti o si jeun ara re mokun Saul si wa pelu awon ome eyin ni Damascus ni ijo melo kan loju kan na o si n waasu Kristi ninu awon sinagogu pe omo Olorun ni oun se enu si ya gbogbo awon ti o n gbo won si wi pe eni ti o ti foro awon ti n pe oruko yi ni Jerusalemu ko ni eyi ti o si ti itori naa wa si ihin yi lati mu won ni dide lo sodo awon olori alufaa sugbon Saul n po si ni agbara o si n damu awon Jew ti o n gbe Damascus o n fi han pe eyi ni Kristi naa eyin igba ti ojo pipo koja awon Jew n gbimo lati pa sugbon idi ti won di mimo fun Saul wọ́n sì ń sọ ẹnu bodè pẹ̀lú ní ọ̀sán àti ní òru láti pa á ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ mú un lé òru wọ́n sì sọ ọ́ kalẹ̀ lára odi nínú agbọ̀n nígbà tí Saul sì dé Jerusalemu ó pète àti da ara rẹ̀ pọ̀ mọ́ àwọn ọmọ ẹ̀yìn gbogbo wọn sì bẹ̀rù rẹ̀ nítorí tí wọn kò gbàgbọ́ pé ọmọ ẹ̀yìn kan ni ṣùgbọ́n Barnaba mú un ó sì sì ń lọ sọ́dọ̀ àwọn apostoli ó sì sọ fún wọn bí ó ti rí Olúwa ní ọ̀nà àti pé ó ti bá a sọ̀rọ̀ àti bí ó ti fi ìgboyà wàásù ní Damascus ní orúkọ Jésù ó sì wà pẹ̀lú wọn ó ń wọlé ó sì ń jáde ní Jerusalemu ó sì ń fi ìgboyà sọ̀rọ̀ ní orúkọ Jésù Olúwa ó ń sọ̀rọ̀ lòdì sí àwọn ará Eléni ó sì ń jà wọ́n níyàn ṣùgbọ́n wọ́n ń pètè àti pa á nígbà tí àwọn arákùnrin sì mọ̀ wọ́n mú un sọ̀kalẹ̀ lọ sí Kẹsaríà wọ́n sì rán an lọ sí Tarsu nígbà náà ni ìjọ wà ní àlàáfíà yí gbogbo Judea ká àti ní Galili àti ní Samaria wọ́n ń fẹsẹ̀ múlẹ̀ wọ́n ń rìn ní ìbẹ̀rù Olúwa àti ní ìtùnú ẹ̀mí mímọ́ wọ́n ń pọ̀ sí i ó sì ṣe bí Pétérù ti ń kọjá ńlá ẹkùn gbogbo lọ ó sọ̀kalẹ̀ tó àwọn ènìyàn mímọ́ ti ń gbé lídà pẹ̀lú níbẹ̀ ni ó rí ọkùnrin kan tí à ń pè ní Enia tí ó ti dùbúlẹ̀ lórí àkété ní ọdún mẹ́jọ ó ní àrùn ẹ̀gbà Pétérù sì wí fún un pé Enia Jésù Kristi mú ọ láradá dìde kí o sì tún àkété rẹ ṣe ó sì dìde lójú kan náà gbogbo àwọn tí ń gbé lídà àti Sáróni sì rí wọ́n sì yí padà sí Olúwa ọmọ ẹ̀yìn kan sì wà ní Jọ́pà tí à ń pè ní Tàbítà ní ìtumọ̀ rẹ̀ tí à ń pè ní Dọ́kà obìnrin yìí pọ̀ ní iṣẹ́ oore àti ìtọrẹ àánú tí ó ṣe ó sì ṣe ní ijọ́ wọn ni tí ó ṣàìsàn ó sì kú nígbà tí wọ́n wẹ̀ ẹ́ tán wọ́n tẹ̀ sí yàrá kan lókè bí lídà sì ti súnmọ́ Jọ́pà nígbà tí àwọn ọmọ ẹ̀yìn gbọ́ pé Pétérù wà níbẹ̀ wọ́n rán ọkùnrin méjì sí lọ ibẹ̀ pé má ṣe jáfara àti dé ọ̀dọ̀ wa Pétérù sì dìde ó sì bá wọn lọ nígbà tí ó dé wọ́n mú un lọ sí yàrá òkè náà gbogbo àwọn opó sì dúró tì í wọ́n sọkún wọ́n sì ń fi ẹ̀wù àti aṣọ tí Dọ́kà dá hàn án nígbà tí ó wà pẹ̀lú wọn ṣùgbọ́n Pétérù ti gbogbo wọn sóde ó sì kúnlẹ̀ ó sì gbàdúrà ó sì yí padà sí òkú ó ní Tàbítà dìde ó sì la ojú rẹ̀ nígbà tí ó sì rí Pétérù ó dìde jókòó ó sì na ọwọ́ rẹ̀ sí i ó fà á dìde nígbà tí ó sì pe àwọn ènìyàn mímọ́ àti àwọn opó ó fi ilé wọn lọ́wọ́ láàyè ó sì di mímọ̀ yí gbogbo Jọ́pà ká ọ̀pọ̀lọpọ̀ sì gba Olúwa gbọ́ ó sì ṣe ó gbé ọjọ́ pípọ̀ ní Jọ́pà lọ́dọ̀ ọkùnrin kan Simoni aláwọ̀.
0: DCLM Radio, the spiritual warfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, adupe loni we pe atun pe jopo lese Jesu Christi oluko nla ati olugbala wa anbebe we pe bi ati pe jo loni emi atorun wa fun ara re ti se emi mimo ti olorun yo ko wa yo la wa loju lati je ke ri ohun ijile ninu oro olorun ti anka ati wi pe ki owo olorun ika olorun ki o kan kan won yi si o kan aya wa ki a ba le gbe igbe aye ti yo te olorun lorun ki a ba le gbe igbe aye ti o fi wa han gege bi eni bi ti inu olorun adupe wi pe e ti gbo ti wa loruko Jesu Christi oluwa wa loni ante se waju ninu eko wa lati iwe Kolose eyi ni epistle ti Paul apostle si awon ara Kolose ori keta ese ikejo si ese ikokanla lanka ti a se fe keko ninu re mo be yin wo pe ki olukuluku wa ki o ma si bibeli wa bi ati npe awon ori ati ese bibeli ti o ma ka mo si gbadura wo pe ki olorun emi ti kara re ki o salaye awon nkan wonyi fun wa ni kikun ki igbesi aye wa ki o ba le ba eri ti an je ninu Kristi ki o ba le ba mu o je eko ti o se pataki fun wa lopo lopo nitori be o ye ki a fiye si awon nkan ti an gbo ki a ma ba gba wa lo kuro ninu wa nigba kan Kolose ori keta lati ese ikejo sugbon nisisiyi e fi gbogbo won yi sile pelu ibinu irunu arankan oro odi ati oro itiju kuro li enu yin e ma se seporo fun eni keji yin eyin sa ti bo ogbologbo okunrin ni sile pelu ise re e si ti gbe okunrin titun ni wo eyi ti aso di titun ni imo gege bi aworan eni ti o da nibi ti ko le si heleni ati jew ikola ati aikola alai gbede ara skitia eru ati ominira sugbon Kristi li ohun gbogbo ninu ohun gbogbo bi mo se so tele tele awon oro ti a ka won yi won je oro ti o jinle popo won si je oro ti o ti enu aposteli jade gege bi ati dari re lati odo emi mimo o fi eto igbala ti olorun se ti o si se asekun re ni ori oke Calvary nigba ti a kan Jesu Christi ma gbelebo o fi kan won yi han fun wa o si je ke amo wi pe bi abati di ti olorun wi pe a o di eni titun awon iwa atijo ise atijo ogbologbo okunrin ni wi pe a o bo sile a o si gbe okunrin titun wo bi abaso wi pe a bo ogbologbo sile a si gbe titun wo Paul apostle bi emi olorun ti dari re o nse apejuwe fun wa ni ona ti igbe aye onigbagbo ti o le ye wa o nse apejuwe gege bi ati ma nwoso lara aro wi pe bi a ba ti ji wi pe ohun kan lani lati se a o bo aso ogbologbo a o bo sile eyi ni ni aso ti a o le wo jade a o bo sile a o we bi a ba ti we ti ara wa si ti mo a o si gbe aso titun wo aso titun yi bi a ba jade sita ni awon eniyan ni won ma fi mo iru ise ti a nse o sese bi a ba ri omo ogun yo bo aso ti awon eniyan ma wo yo bo sile yo gbe aso omo ogun wo tabi eni ti nse olopa bi abari olopa ni gboro ohun ti a fin da mo be o ti e pade ri be o ti e moroko e bi a o ti e mo ile iwe to lo bi a o ti e mo igba to gbase olopa bi a ba ti ri ni gere ti a ti ri pelu aso ti o wo ati fi aso yi ati fi da mo awon elomiran boya won seso ni awon ile ise tabi won seso ni awon adugbo bi abatiri aso ti won wo ni a ma mo we pe won je eni ti o je aseso tabi eso awon elomiran o sese ki o je wi pe ile ita ounje ni ita ni won ti nsese awon ti won tin sise ni iru be igba miran ni a ma ri won wi pe o ma ni iru aso ti won wo tabi awon dokita ti oyinbo bi e ba ri won pelu aso ti won wo a o ti mo we pe eni yi je dokita tabi elomiran we pe o je nurse tabi we pe eni kan je agbebi eyi ni apere ti Paul apostle ti o nse fun wa wi pe awa paapa o ye ki a mo wa bi a ba njeri we pe ati di ti olorun bi a ba njeri we pe ati ba jesu christi pade bi a ba njeri we pe ati di eni igbala oni ijewo igbagbo wa yi ati eri ti an je ti an so fun awon elomiran o ye ki won ki o le mo wa nipa ohun ti a ti bo kuro ati eyi ti a tun gbe wo eyi o so nipa ti aso eyi ti an hun tabi eyi ti a ran ti an gbe wo eyi o so nipa awon akole ti awon eyan ma n ko sori awon kada awon kekeke ti a ma n le mo aya awon nkan ti a n so nipa re won je awon iwa tuntun eyi ti o je wipe agbewo ki a to ma tesiwaju je ki n fi han o ninu oro olorun wipe bi a ba n so nipa igbala bi a ba n so nipa iwa titun iwa mimo bi a ba n so nipa wipe a ti ba olorun laja a ti dari ese iwaju wa ọpọlọpọ igba ni bibeli ma n so gege bi eni ti o gbe aso wo nitori be ki o ye wa wipe gba ti a ba n so oro igbala gba ti a ba n so oro iwa mimo o dabi eni wipe a gbe aso titun wo bi a ba n so nipa iwa ti ko dara ati iwa ti eni ti ko mo olorun ohun ti a n so na ni wipe iru eni be o ti ni aso ti ko dara gba ti o ba to olorun wa abo aso yi abo sile awa gbe aso miran wo je ki n se apejuwe fun o ninu iwe woli isaiah ori kerin le ni ogota ori kerin le logota ese ikefa fi esi daradara o gbogbo wa si dabi ohun aimo gbogbo ododo wa si dabi akisa elegbin gbogbo wa si re bi ewe aisedede wa si mu wa kuro bi afefe nihi ni a n so nipa iwa awon ti ko lọlọrun iwa awon ti ko ti ni igbala iwa awon ti a ko ti wenu mo kuro ninu ase won o n so wipe ododo ti won sogo ninu re ododo ti won gbekele ise ti owo won ti won simile wipe yo gba won la o dabi akisa elegbin se oye oni sinsin wipe bi a ba ti je bi a ba je eni ti ko mo olorun tele tele awon iwa ti a hu won dabi akisa elegbin niwaju olowa nitori be ni a fi n so wipe bi a ba ba jesu pade akisa ti a gbe wa ki a to wonu irere a o bo awon nkan wonyi bi elegbin a o bo won kuro a o ju won sonu a o gbe ohun titun ewu titun a o gbe won wo je ki a tun wo apejuwe miran ninu luku ori kedogun a n wo lati ese ikokanlelogun omo na si wi fun o pe baba emi ti dese si orun ati ni iwaju re emi ko si yele eni ti aba ma pe li omo re mo sugbon baba naa wi fun awon omo odo re pe e mu ayo aso wa kankan ki e si fi wo se ori ohun ti o nso e mu ayo aso wa kankan ki e si fi wo se omo we pe eni ti an soro re yi ni an pe ni omo onina kuna nigba ti o de aso egbin lo wa lara re awon aso egbin won yi ni won se apejuwe ibinu ija irunu arankan ati wipe iru eni yi o kun fun ese popo popo sugbon bi o ti wa sodo olorun abo aso egbin abo kuro awa fi aso ayo aso titun agbe wo je ki a pada si Isaiah ori ikokan leni ogota ori ikokan leni ogota ese ikewa emi o yo gidi gidi ninu olowa okan mi yoyo ninu olorun mi nitori o ti fi agbada wo mi o ti fi aso ododo bo mi se ori nisinsin yi wo kini yi ohun ti olorun ba wa so oni wipe bi abato olorun wa aso ogbologbo aso iwa atijo aso irin atijo aso ijeun atijo aso ise atijo a o bo won kuro a o si gbe aso titun aso ayo aso ododo a o gbe wo je ki a tun wo iwe ifihan an toka si awon ese bibeli yi ki o ba le ye wa dara dara ohun ti an keko nipa re loni je ki a wo ifihan ori kokandinlogun lati ese ikeje eje ki ayo ki inu wa ki o si dun gidigidi ki a si fi ogo fun nitori pe igbeyawo odo agutan de aya re si ti mura tan ohun ni a si fi fun pe ki o wo aso ogbo wiwe ti o funfun gbo nitori pe aso ogbo wiwe ni ni se ododo awon eniyan mimo se ori ohun ti a nso nihi bi abari obinrin kan ti a fe sin lo si ile oko bi obinrin yi bi o ba ti mura sile fun ojo igbeyawo awon aso ti o ti n wo tele tele awon aso ilosi aso ti o ti n lo ninu ile abo won kuro atun ara re se awe dara dara a si wa mu aso titun igba miran a je aso ti o funfun gbo awo nigba ti o ba wo iru aso yi o mura sile lati lo pade oko re an so fun awo pe bi ijo ti je iyawo odo agutan iyawo Jesu Christi awa ti a mura sile fun igba soke awon eniyan mimo awa ti a mura sile nigba ti olori angeli yo fun pe nigba ti awon oku ninu Christi yo jiride nigba ti a o gba wa soke lati lo pade olufe wa lati lo pade olugbala wa lati lo pade oluwa wa lati lo pade oluso agutan lati lo pade odo agutan eni ti o ko ese ara aye lo o ni awa yi ni abo aso akisa ati atijo abo sile awa gbe aso miran wo aso ti o funfun gbo aso ti o nse apejuwe iwa mimo ti awon eniyan mimo nisinsiyi o ye ki o ye wa ohun ti a n keko lori re loni je ki a pada si Kolose ori keta o n so fun wa nipa awon ikoko meta ti o farahan ninu ohun ti a n keko yi ikini bibo ogbologbo okunrin ni sile pelu ise re ikeji awon iwa okunrin titun iketa idapo ati ajumosepo ninu isokan bi mo ti so tele won je eko ti o jinle eko ti o wa lati inu olorun eko ti emi olorun ti o nfe la oju wa si loni mo tun gbadura wi pe enikokan wa oye yo ye wa wi pe enikokan wa yo gbo ohun oluso agutan latoke wa ati wi pe bi ati n gbo a o dide lati se ohun ti olorun fe ka se lai fi ohun ko nfale lai jafara je ki a wo ikini bibo ogbologbo okunrin ni sile bi ewa kisa ti a fe gbe sona bibo sile pelu awon ise ise ti atijo Kolose ori keta ese ikejo ati ese ikesan sugbon nisinsin yi fi gbogbo wonyi sile pelu ibinu irunu arankan oro odi ati oro etiju kuro li enu yin e ma se se poro fun eni keji yin eyin sa ti bo ogbologbo okunrin ni sile pelu ise re nihi ni olorun ti enu paul apostle so fun wa wi pe ohun ti a n pe ni igbala ohun ti a n pe ni idande ohun ti a n pe ni idariji ese tabi irapada wi pe o je ohun ti o jinle popo o si je ohun ti o ma mu iyipada nlanla ba igbesi aye wa o wa n so fun ni sugbon nisinsiyi gbati paul apostle n so nisinsiyi o n so nipa igba kan ni igbesi aye awon ni igbesi aye awon ara kolose igba kan ni igbesi aye onigbagbo nje nisinsiyi ti a n so nipa re kini o n toka si o n toka si wi pe ati kuro ninu aye ati wa si ijoba olorun nisinsiyi ti ati wa si ijoba olorun o n toka si wi pe ati kuro labe isakoso esu ati wa si abe isakoso jesu kristi olugbala wa o n so wi pe sugbon nisinsiyi ti ati wa si abe akoso titun o n so nipa wi pe ati kuro ninu okunkun ati bo sinu imole o wa n so fun a wi pe nje nisinsiyi ti a wa ninu imole o n so wi pe ati di oku si ese ati di aye si kristi ati ji iji ododo o wa n so wi pe gba ti ati kuro ni eni ti atijo ti a si ti wa nisinsiyi lati di titun ninu ero wa ninu kristi o ni o ye ki a fi gbogbo awon nkan wonyi sile o wa n so o dabi ki awon olopa tabi oga olopa ki o so fun olopa kan ti o sese gba ise boya o ri olopa iji laaro o wa si ori ila nibi ti won tin to ki a ba le se ayewo won ki won ki o to jade lo si enu ise oga olopa wa ri olopa ti o sese gba ise yi o wa ri wepe o wo aso to tin wo tele ko wo aso ti a fi da olopa mo ni oga olopa wa so pe nje nisinsiyi nigbati o ti darapo pelu awon olopa o ye ki o fi awon aso wonyi sile ki o wo aso titun ti a le fi da omo gege bi olopa se ohun ti mo n so ye wa o dara be nitori be eyi ni a fi n so fun a wepe ki a fi nkan wonyi sile awon nkan ti o fi wa han gege bi eni ti atijo awon nkan ti o fi wa han gege bi elese gbati a ti kuro ninu ese wa ki a fi ibinu ki a fi sile se ori awon elomiran bi won ba ji laaro oju afaro a dabi eni wepe enikan se won latoju orun iyawo oni gbadun awon omo oni gbadun awon aladugbo won oni gbadun a ma be sini so pe ki lo de sebi ajosun lale ana ni ewo lo wa de toju yin faro ki lo fa ibinu oni gba ti a ti mo jesu kristi oni ki a fi awon nkan woyi sile ka je ki yawo ko joroju wa nle ka je ki awon omo roju wa nle sugbon oko ti a fe ba soro boya a fe bere owo obe ni boya a fe lo soja ni tabi boya a fe so fun pe ikan ninu awon omo o ma dabe ni pe n gbona die bi ati de waju oko ni a ri pe oju oko faro a ti ri pe bo ti n se tele niyi gba to so pe ohun ti gba jesu ko si iyipada o ni ki a fi ibinu sile o si ni ki a fi irunu sile awon elomiran bi a o ti soro meji meta won ti n tuto soke won ti n foju gba o dàbí ẹni wípé ìbínú ìrunú ojọba ní ìgbésí ayé wọn àwọn ẹlòmíràn láàrin arákùnrin sí arákùnrin arábìnrin sí arábìnrin láàrin àwa tí a jọ ń pe ara wa ní ará nínú olúwa kí ló dé tó jẹ́ wípé bí a bá ti sọ̀rọ̀ díẹ̀ ẹlòmíràn a ti fajúro ẹlòmíràn a ti wú ẹlòmíràn a ò nílè bá a sọ̀rọ̀ a ti dàbí arábìnrin kí la sọ tó bí yín nínú arákùnrin ṣé ò sí nǹkan o ṣé kì í ṣe èyí tá a ṣẹ̀ṣẹ̀ sọ sílẹ̀ yìí ló jẹ́ kí ojú yín fàrọ bẹ́ẹ̀ kí ló dé ó ń sọ fún wa ó ní bí a bá ti bọ́ ògbólógbò ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú iṣẹ́ rẹ̀ kí ló tún fa ìbínú láàrin àwa ọmọ ọlọ́run ki lo nfa irunu laarin awon omo olorun ki lo nfa aran kan bi abaso nkan o se se gege bi eniyan leran ara bi atile ti ni igbala nitori wipe ogbon wa ko to ti jesu nitori pe imo wa ko to ti jesu lo to la yi okan wa pada a o yi ago ara wa pada o ti mo nso ni wipe bi abati ni igbala alaafia olorun awonu okan wa iye olorun awo inu okan wa bi abati ni igbala ayo idariji aso ninu okan wa bi abati ni igbala a o ri wipe ero wa oro wa irin wa gbogbo nkan yo yi pada sugbon ranti bi tele tele ki atomo jesu bi won ba gba wa leti adun wa die nisisin na bi amo jesu bi won gba wa leti eti ti won gba wa yi adun wa nitori pe a o ti yi ara wa pada andro de ojo ajinde ojo ajinde to je wipe ipe yo dun a o yi ara wa pada nigba na ko se ti won le se si ara ti o le dun wa sugbon nisisin yi okan lagbala emi wa loni yi pada ara wa o si wa bakan na sibe se o mo we pe bi igba ti aje alaigbagbo bi a ba ranso bi abere ba gun wa lowo adun wa nisisin na ti a ti di onigbagbo bi abere ba gun onigbagbo lowo adun onigbagbo nitori wi pe emi okan la yi pada lagbala ara bi abere ba gun ara onigbagbo a si ma dun sibe sibe o se se ti o je wi pe a nsoro laarin ara wa sugbon ohun ti a nso yi ki o dabi eni wipe o fe gba odi lokan wa ki won so fun ki a ma binu o wipe ki se wipe a mo mo se nkan yi si wa nitori be ki a gboju fo nkan yi da bi a ba ti so be o ye ko tan lokan wa sugbon wipe ko dun mi ko dun mi sugbon a se to nsoro lori nkan na ti o ye ki a ti gbagbe a se so pe lagbaja mi o ni nkan ba lagbaja se lagbaja ti a ndaruko oji omo olorun awa papa aso pe aje omo olorun awa so wipe a o ni kan ba lagbaja se bi nkan de fun lagbaja boye o fe gbe yawo ni boye o fe sinku ni boye o fe ku omo jade ni ko so to le de kin de be mi o ni yoju si on nitori wipe lagbaja nkan to se si mi a fi orun lati le pari e iru eni be ba o lo se je omo olorun o ni ki a fi ibinu sile ki a fi irunu sile ki a fi aran kan sile awa bi boya o ti dele oko ewo ati oko o se se ki o je wi pe oko se o se ese gbe nigba kan o so nkan ti o dara o se se ki o so nipa iya re tabi ki o so nipa baba re tabi ki o tile so oro kan si o lai kiye sara oro isi du o de gongo ara o wonu akiyemi ara re sugbon nigba ti nkan yi sele oko wa o wa ri wi pe nkan to nso ko dara o wa pe pe iyawo mi ma binu o isu ni nitori be je ke agbagbe mo ti gbagbe to ba dele oko se o ti mo pe ile eko ni ile oko nitori be mi o binu eni to lohun o binu yi sugbon o wa lo se ipinu we pe owo temi ati owo oko ko si nkan to le paapo bo ba fowo sile lati je gege bi o ba fi sile lati jeun ohun le bi ma pa nitori pe ibi ti mo gbon jude yi mo mo bi mo se le jeun tebi o ni pa mi iru eni be se ki se wi pe agbe nkan kan sinu ti a fi binu ti a fi korira oko mo ti mo wi pe gege bi onigbagbo mi o ni ko le gege bi onigbagbo mi o le jawe fun wi pe mo fe lo fe oko miran sugbon nkan ti ma se fun a ju iko sile lo ko dara be bi aba ti di onigbagbo ibinu a kuro irunu a kuro aran kan ko a kuro oro odi ko ti eye ka gboye si onigbagbo awon alaigbagbo alaiwa bi olorun ni won ma nfi bibeli sefe ni won ma nse yeye wi pe awon ogba bibeli o nitori pe ti a ko si bibeli won ma nse yeye nipa ohun ti a ko si bibeli awa ti a ti je omo olorun bibeli mimo yo je ohun iyasoto o ti agbe laruge o ti o je wipe bi a ba ti nkan ko ninu re ni anteriba fun olorun iru eni be ti o ti di onigbagbo oro odi blasphemy ko tun si lenu re mo ati oro itiju ohun ti a npe ni oro itiju ni oro agalamasa oro ko bakun gbe oro ti o ma ndabi eni pe awon tinu aye won ma rerin si sugbon ti o je oro idoti oro ti tini loju oro ti a ko gbodo gbo ni gbangba se a mo wi pe awa ti a je obirin e se gafara fun mi bi awon aso kan wa ti obirin ma nlo
3: ti aba fo won ti o ye ki a ma sa si ita gbangba nitori pe o je ohun ti o tini loju be na ni awon oro miran wa oro ti o je mo oro obirin oro okunrin oro ti o je mo isepo laarin oko ati aya tabi awon nkan miran ti o ye ki a ma gbo ni enu onigbagbo ni ita gbangba sugbon gba ti a ba ri awon elomiran ti won so wi pe awon je onigbagbo sugbon ti won tun da para ti won sefe awon ti won sin so yi won je oro itiju oni ko ye ko ri be ese ikesan e ma si se poro fun eni keji yin awon elomiran won o mo sai da won so wi pe awon ti di onigbagbo boya won fe lo si oja aladugbo sin bere wi pe ah arabirin ni bo le fe lo han in ba da lohun pe mo fe lo soja ohun eti ba fi lo soja ati e ani o gba owo yi ko ba mi ra iyo wa latoja ba ti wo tin lo ko champagne kemi na lo tori be tin ba so to fun wi pe mo n lo soja ise ti o ye ko ran mi lo ma ran mi a da bi eni pe mo je boyi eru re nitori be won o ni so fun mo fe sare de odo aladugbo mi nbi ni oja lo nlo oni iru eni be ko ye ki a ma so pe a je oni igbagbo ki a tun ma poro fun ara wa o sese ko je obirin to ti loko lo fe lo ri iya re bi o ba so fun oko pe ba le mi mo fe lo ri iya mi o oko le so wi pe se bi o lo ni ose ti o koja se o si nkan o nitori be a kan ni ara ale bi baale mi ba bere pe nbo ni mo lo eni mo sare jade die nbe yen mo fe lo wo awon ti won wa ni idapo ju ile mi iro lo npa o nlo si odo iya re to ba si de to ma so pe e ma pe die se won na mo awon ti won sese di onigbagbo yi baba dodo won e ko se dide giri nitori pe oro ti won ni so oro na ti popo ju nitori o lo je kin pe iro lo npa awa ti a so pe a je onigbagbo ba la tun se nba iro lenu wa ko ye ko ri be oni e ma se se poro fun eni keji yin eyin sa ti bo ogbologbo okunrin ni sile pelu ise re je ki a wo Romu ori kefa lati ese ikefa nitori awa mo eyi pe a kan ogbologbo okunrin wa ma agbelebo pelu re ki a le pa ara eserun ki awa ma se sin ese mo ohun kan na ni eyi so fun wa ninu Efeso ori kerin ese ikeji le logun pe ni ti iwa yin atijo ki eyin ki o bo ogbologbo okunrin ni sile eyi ti o di baje gege bi ife kufe etan se oye oni sinsin yi okan na ni bibeli ibaje kolose lati nka ibaje romu lati loka ibaje efesu lati nka okan na ni oro olorun eyi ni olorun fe aba wa ni ijo ni ilu eko nihin tabi ijo ni ilu ibadan tabi ijo ni ilu ibomiran oro olorun okan na ni eko oro olorun okan na ni je ki n tun so papa o se amo wi pe ki se deeper ni ijo kan sosho ti o wa ni gbogbo aye o se ki eyan ki o ma wa si deeper tabi ki elomiran ki o ma lo si ijo miran bi gbogbo wa bi abaje olooto si oro olorun eko kan na ni o ye ki gbogbo wa ki a ma ko ni nitori ori nisinsinyi ohun ti paul n so fún àwọn ará kolose òun ló sọ fún àwọn ará efesu òun ló sọ fún àwọn ará romu tó ka ẹsẹ ìkejìlélógún yìí pé ní ti ìwà yín àtijọ kí ẹyin kí ó bọ ògbólógbò ọkùnrin nì sílẹ èyí tí ó di bàjẹ gẹgẹ bí ìfẹkùfẹ ẹtàn ẹsẹ ìkẹtàlélógún kí ẹ sì di titun ní ẹmí inú yín láti ẹsẹ ìkejìdínlọgbọn kí ẹni tí ń jalè má ṣe jalè mọ ṣe o ti gbọ́ ẹni tí ó ti wà ní ìwà kí ó máa fọwọ́rá kí ó máa mú nǹkan ti ẹlòmíràn ó ní ẹni tí ó bá ti ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kí ó má ṣe bẹ́ẹ̀ mọ́ bí ó bá ti ní ìgbàlà èyí ta orí bíi náírà kan lórí bẹ́ǹchì nígbà tó wá sí ilé ìsìn o si mu naira kan yi se o ro wi pe o hu latori bench ni o mo wi pe enikan lo gbagbe e sibe nitori be o ni ki eni tin jale tele tele ki o ma se jale mo eni to je wi pe tele tele ko ni se to nse o ba ji laaro gba to wa ni ti o wa to je ge bi alai gbagbo o ba ji laaro a ma ti oju le de oju le ni a ma ni ah ki le ri je nbe yen o kini kin le kini kin je nbe yen o nkan to nse niyan ko ni se to nse ko lowo to le pa wole bi o ba ti di onigbagbo ewo ni onigbagbo tun lo lati oju le de oju le ki le ri je nbe yen o a o se bo iwa ogbologbo a o se bo sile tele tele gege bi alai gbagbo ohun ta man se ni pe a man ka a man fese pale ni ibodo awon railway nitori o sese ibi te nikan tin sai to fe wo railway ki owo e ko jabo nitori be iru awon eniyan ti o je ole a man fese rale kaakiri ni ni ibodo ko lati wo nkan to bo se lowo awon elomiran lati ri he mata so pa ti di onigbagbo ko ye ki iru iwa be ki o tun wa ni igbesi aye wa ka to mo olorun ki a to mo jesu awa ti a je omo fun baba bi baba ba lo sita a ma lo tobo apo baba a ma lo tobo ibi to ko si boya a le ri bi adota kobo nbe tabi a le ri bi naira marun nbe a si mu awa ti a so pe a di onigbagbo nisisiyi o ni awa ta njale tele tele ka ma tun jale mo o tun se ni laanu ki se nipa ti awon omode nikan eni ti o je iyawo tele tele ki o tun mo jesu bi oko ba ti jade a ma lo ye apo oko o a ma lo ye bi ti won kowo si ibi ton ko nkan miran ibi ti won ko awon iwe a ma lo ye wo boya je ri naira marun naira mewa bo se fowo pe tele tele ni yi gege bi elai gbagbo gba to wa so pe o ti di onigbagbo nje ko je nkan ti ju wipe sibe sibe o tun lo nye apo oko wo o tun lo nye ibi ti won ko nkan si wo boya wa ri naira marun bo ba si mo naira marun mewa yi o ke so fun oko re bawo ni o se le so wipe o ti di eni igbala o ni eni tin jale tele tele ki o ma se jale mo awa to je pe tele tele ibi ta tin sise ka to mo olorun bi abe fe gba aye isimi awon ti o ti niyawo awon ti o loko won so pe awon ti gbe yawo eni ti o bi mo kan alun ti mo meta merin ki o ba le gba owo ju be lo nisinsin to so pe o ti di onigbagbo o ti isatunse o le to ja tele tele ti won fi sanwo le fun o tun se njale ba kan na loni ki a to di onigbagbo bi a ba de ibi se ni ago mesan a so pe a de ago se ni ago meje abo gba to wa tun so pe o ti di onigbagbo nje ki se be lo tun se nje ki se iru iwa be lo tun hu o no ye ki yi pada ki o wa.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ṣé àwọn apostoli orí ìkẹwàá ọkùnrin kan sì wà ní Kesaria tí a ń pè ní Cornelio, balógun ọ̀run ti ẹgbẹ́ ọmọ ogun tí a ń pè ní ti Italy, olùfọkànsìn àti ẹni tí ó bẹ̀rù Ọlọ́run tilétilé rẹ̀ gbogbo, ẹni tí ó ń ṣe ìtọrẹ àánú pípọ̀ fún àwọn ènìyàn tí ó sì ń gbàdúrà sọ́dọ̀ Ọlọ́run nígbà gbogbo. Níwọ̀n wákàtí kẹsàn-án ọjọ́, ó rí nínú ìran kedere áńgẹ́lì Ọlọ́run kan wọlé tọ̀ wá, ó sì wí fún un pé, Cornelio, nígbà tí ó sì tẹ́jú mọ, tí ẹ̀rù sì bá, ó ní kín ni Olúwa, ó sì wí fún un pé, àdúrà rẹ àti ọrẹ àánú rẹ ti gòkè lọ iwájú Ọlọ́run fún ìrántí, sì rán ènìyàn nísinsìnyí lọ sí Jọ́pà, kí wọ́n sì pe Símónì wá, ẹni tí àpèlé rẹ̀ jẹ́ Pétérù, ó wọ̀ sí ilé ẹnìkan, Símónì aláwọ̀, tí ilé rẹ̀ wà létí òkun, òní yóò sọ fún ọ bí ìwọ ti ṣe. Nígbà tí áńgẹ́lì náà tí ó bá Cornelio sọ̀rọ̀ sì fi sílẹ̀ lọ, ó pe méjì nínú àwọn ìránṣẹ́ ilé rẹ̀ àti ọmọ ogun olùfọkànsìn kan nínú àwọn tí máa dúró tì í nígbà gbogbo. Nígbà tí ó sì ti ròyìn ohun gbogbo fún wọn, ó rán wọn lọ sí Jọ́pà. Ní ìjọ kejì bí wọ́n ti ń lọ ní ọ̀nà àjò wọn tí wọ́n sì súnmọ́ ìlú náà, Pétérù gun òkè ilé lọ gbàdúrà níwọ̀n wákàtí kẹfà ọjọ́, ebi sì pa á gidigidi, ohun ìbá sì jẹun, ṣùgbọ́n nígbà tí wọ́n ń pèsè, ó bọ́ sí ojúran, ó sì rí ọ̀run ṣe, ohun èlò kan sì sọ̀kalẹ̀ bí gọgọwú ńlá tí a ti igun mẹ́rẹ̀ẹ̀rin sọ̀kalẹ̀ sí ilẹ̀. Nínú rẹ̀ ni olórí jorí ẹranko ẹlẹ́sẹ̀ mẹ́rin wà àti ohun tí ń rákò ní ayé àti ẹyẹ ojú ọ̀run. Ohun kan sì fọ̀ sí pé dìde Pétérù máa pa kí o sì máa jẹ, ṣùgbọ́n Pétérù dáhùn pé a gbẹ́dọ̀ Olúwa nítorí èmi kò jẹ ohun èèwọ̀ àti aláìmọ́ kan rí. Ohun kan sì tún fọ̀ sí lẹ́ẹ̀kejì pé ohun tí Ọlọ́run bá ti wẹ̀nù ìwọ má ṣe pè ní èèwọ̀ mọ́. Èyí sì ṣe ní ẹ̀rín mẹ́ta, lójú kan náà a sì gbé ohun èlò náà padà lọ sókè ọ̀run. Bí ó sì ti ń gọ́ Pétérù nínú ara rẹ̀ bí àbá ti mọ ìran tí òun rí yìí sí, sì wo àwọn ọkùnrin tí a rántí ọ̀dọ̀ Cornelio wá dé, wọ́n ń béèrè ilé Símónì, wọ́n dúró lé ẹnu ọ̀nà, wọ́n na òun béèrè bí Símónì tí à ń pè ní Pétérù wọ̀ níbẹ̀. Bí Pétérù sì ti ń ronú ìran náà, ẹ̀mí wí fún un pé, wò ó, àwọn ọkùnrin mẹ́ta ń wá ọ, ǹjẹ́ dìde sọ̀kalẹ̀ kí o sì bá wọn lọ, má ṣe kọminú ohunkóhun nítorí èmi ni ó rán wọn. Nígbà náà ni Pétérù sọ̀kalẹ̀ tó àwọn ọkùnrin tí a rán sí láti ọ̀dọ̀ Cornelio wá, ó ní, wò ó, èmi ni ẹni tí ẹ̀yìn ń wá, èrè ìdí rẹ̀ tí ẹ fi wá. Wọ́n sì wí pé Cornelio balógun ọ̀run, ọkùnrin olóòótọ́ àti ẹni tí ó bẹ̀rù Ọlọ́run, tí ó sì ní orúkọ rere lọ́dọ̀ gbogbo orílẹ̀-èdè àwọn Júù, ó ní láti ọ̀dọ̀ Ọlọ́run kọ́ nípasẹ̀ áńgẹ́lì mímọ́ láti ránṣẹ́ pé ọ wá sí ilé rẹ̀ àti láti gbọ́ ọ̀rọ̀ lé ẹnu rẹ̀. Nígbà náà ni ó pè wọ́n wọlé, ó sì fi wọ́n wọ̀. Níjọ́ kejì ó sì dìde, ó bá wọn lọ. Nínú àwọn arákùnrin níjọ́pa sì bá a lọ. Níjọ́ kejì wọ́n sì wọ Kesaria, Cornelio sì ti ń retí wọn, ó sì ti pe àwọn ìbátan àti àwọn ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ jọ. Ó sì ṣe bí Pétérù ti ń wọlé, Cornelio pàdé rẹ̀, ó wólẹ̀ ní ẹsẹ̀ rẹ̀, ó sì foríbalẹ̀ fún un. Ṣùgbọ́n Pétérù gbé dìde, ó ní dìde, ènìyàn ní èmi tìkára mi pẹ̀lú. Bí ó sì ti ń bá a sọ̀rọ̀, ó wọlé, ó sì bá àwọn ènìyàn púpọ̀ tí wọ́n péjọ. Ó sì wí fún wọn pé, ẹ̀yin mọ bí ó ti jẹ́ èèwọ̀ fún ẹni tí í ṣe Júù láti bá ẹni tí í ṣe ará ilẹ̀ mìíràn kẹgbẹ́ tàbí láti tọ̀ ọ́ wá, ṣùgbọ́n Ọlọ́run ti fi hàn mí pé kí èmi kí ó má ṣe pé ẹnikẹ́ni ní èèwọ̀ tàbí aláìmọ́, nítorí náà ni mo sì ṣe wá ní àìjiyàn. Bí a ti ránṣẹ́ pè mí, ǹjẹ́ mo béèrè nítorí kí ni ẹ̀yin ṣe ránṣẹ́ pè mí? Cornelio sì dáhùn pé, ní ìjẹrin, mo ń ṣe àdúrà wákàtí kẹsàn ọjọ́ ní ilé mi títí di àkókò yìí, sì wo ọkùnrin kan aláṣọ àlà dúró níwájú mi, ó sì wí pé, Cornelio, a gbọ́ àdúrà rẹ, ọrẹ àánú rẹ sì wà ní ìrántí níwájú Olúwa. Ǹjẹ́ ránṣẹ́ lọ sí Jọ́pà kí o sì pe Símónì wá, ẹni tí àpèlé rẹ̀ jẹ́ Pétérù, ó wọ̀ ní ilé Símónì aláwọ̀ létí òkun, nígbà tí ó bá dé yóò sọ̀rọ̀ fún ọ. Nítorí náà ni mo sì ti ránṣẹ́ sí ọ lójú kan náà, ìwọ sì ṣe ohun tí o fi wá. Gbogbo wa pé níwájú Ọlọ́run ní ìsinsìnyí láti gbọ́ ohun gbogbo tí a pa láṣẹ fún ọ láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Pétérù sì ya ẹnu rẹ̀, ó sì wí pé, ní tòótọ́, mo wòye pé Ọlọ́run kìí ṣe ojúṣàájú ènìyàn, ṣùgbọ́n ní gbogbo orílẹ̀-èdè, ẹni tí ó bá bẹ̀rù rẹ̀ tí ó sì ń ṣiṣẹ́ òdodo, ẹni ìtẹ́wọ́gbà ní lọ́dọ̀ rẹ̀. Ọ̀rọ̀ tí Ọlọ́run rán sí àwọn ọmọ Ísírẹ́lì nígbà tí ó wàásù àlàáfíà nípa Jésù Kristì, ó ní Olúwa ohun gbogbo. Ẹ̀yin náà mọ ọ̀rọ̀ náà tí a kéde rẹ̀ yíká gbogbo Judea, tí a bẹ̀rẹ̀ sí láti Galilee wá, lẹ́yìn baptisimu tí Jòhánù wàásù rẹ̀, àní Jésù ti Nasareti, bí Ọlọ́run ti da ẹ̀mí mímọ́ àti agbára lé e lórí, ẹni tí ó ń kiri ṣe ore, ń ṣe dídá ara gbogbo àwọn tí èṣù sì ń pọ́n lójú, nítorí Ọlọ́run wà pẹ̀lú rẹ̀. Àwa sì ní ẹlẹ́rìí gbogbo ohun tí ó ṣe ní ilẹ̀ àwọn Júù àti ní Jerusalemu, ẹni tí wọ́n pa tí wọ́n sì fi gbé kọ́ sórí igi, òun ni Ọlọ́run jíǹde ní ijọ́ kẹta, ó sì fi hàn gbangba, kì í ṣe fún gbogbo ènìyàn bí kò ṣe fún àwọn ẹlẹ́rìí tí a ti ọwọ́ Ọlọ́run yàn tẹ́lẹ̀, fún àwa tí a bá a jẹ tí a sì bá a mu lẹ́yìn ìgbà tí ó jíǹde kúrò nínú òkú, ó sì pàṣẹ fún wa láti wàásù fún àwọn ènìyàn àti láti jẹ́rìí pé òun ni a ti ọwọ́ Ọlọ́run yàn ṣe onídàájọ́ ààyè òun òkú. Ó ní gbogbo àwọn wòlíì jẹ́rìí sí pé nípa orúkọ rẹ̀ ni ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ yóò rí ìmúkúrò ẹ̀ṣẹ̀ gbà. bí Pétérù sì ti ń sọ ọ̀rọ̀ wọ̀nyí ní ẹnu, ẹ̀mí mímọ́ bàlẹ̀ gbogbo àwọn tí ó gbọ́ ọ̀rọ̀ náà, ẹnu sì ya àwọn onígbàgbọ́ ti ìkọlà, iye àwọn tí ó bá Pétérù wá, nítorí tí a tú ẹ̀bùn ẹ̀mí mímọ́ sórí àwọn kèfèrí pẹ̀lú, nítorí wọ́n gbọ́, wọ́n ń fọ onírúurú èdè, wọ́n sì yin Ọlọ́run lógo. Nígbà náà ni Pétérù dáhùn wípé, ẹnikẹ́ni a lè ṣòfin omi kí a má baptisí àwọn wọ̀nyí tí wọ́n gba ẹ̀mí mímọ́ bí àwa, ó sì pàṣẹ kí a baptisí wọn ní orúkọ Jésù Kristì. Nígbà náà ni wọ́n bẹ̀ẹ́ kí ó dúró ní ijọ́ mélòó kan.
2: Jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ̀ lé ọ̀run. A dúpẹ́ wípé ẹ ti ràn wá lọ́wọ́ títí dé àkókò yìí. A dúpẹ́ àwọn ọ̀rọ̀ tí a ti gbọ́. A dúpẹ́ àwọn ohun tí ẹ ti ṣe fún wa. A dúpẹ́ fún àwọn ìbùkún ńláńlá tí ẹ ti fún ẹnì kọ̀ọ̀kan wa. A dúpẹ́ fún ìdánilójú wípé ẹ wà pẹ̀lú wa. A dúpẹ́ wípé ẹ ò fi wá sílẹ̀. A dúpẹ́ wípé bí a ti ń retí, bí a ti gbàdúrà tí a rọ̀ mọ́ ìlérí yín, wípé ẹ ti ṣe ohun tí à ń béèrè. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù. A sì ń gbàdúrà wípé àwọn ìbùkún tẹ̀mí tara èyí tẹ́ ti fún wa yóò jẹ́ àjẹmọ́nú lórúkọ Jésù, wípé a ò ní pàdánù ohunkóhun tẹ́ ti ṣe fún wa. Bí a ti dé ìparí àwọn ètò wa fún ti ìpàgọ́ àjíǹde yìí, à ń bẹ̀ yín wípé ọ̀rọ̀ ta ó gbọ́ nísinsìnyí kí ó ṣe iṣẹ́ àṣepé nínú ọkàn ẹnì kọ̀ọ̀kan wa. Bí ẹ ti rán wa jáde lọ láti ṣiṣẹ́ fún yín, à ń bèrè wípé ọgbọ́n àti agbára àti òye àti ìtara láti ṣe iṣẹ́ náà pẹ̀lú ìtẹ́wọ́gbà ẹ ó fi fún ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù ni a gbàdúrà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó mú wa rí ìbẹ̀rẹ̀, ó tún mú wa rí ìparí ìpàgọ́ wa. A sì dúpẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ohun tí Ọlọ́run ti ṣe fún wa. Mo gbàgbọ́ wípé kò sí ẹni tó ń padà lọ sí ilé ní ọwọ́ òfo. A lè gbé ọ̀pá ebinisa wa sókè wípé títí dé yìí ni Olúwa ràn wá lọ́wọ́ dé. Bí a ṣe máa ń sọ ní ìlú wa wípé báyìí la ó máa rí, a ò ní rí báyìí báyìí. A ti sọ nípa àgbélébòó àti ìgbàlà wa. A ti sọ nípa àgbélébòó àti ìsọdimímọ́ wa. Nísinsìnyí a fẹ́ sọ nípa àgbélébòó àti iṣẹ́ ìsìn wa. Nínú Yohánù orí kejìlá ẹsẹ̀ ìkẹrìnlélógún, ó ní lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, bí kò ṣe pé wóró àlìkámà bá bọ́ sínú ilẹ̀ tí ó sì kú, ó wà lé òun nìkan, ṣùgbọ́n bí ó bá kú, a so èso ọ̀pọ̀lọpọ̀. Iṣẹ́ ìsìn Kristi èyí tí a ń sọ níhìn-ín tó tóbi jùlọ sí ayé àti sí ìjọ Ọlọ́run, ó rọ̀ mọ́ àgbélébòó àti ìrúbọ rẹ̀. Ikú Jésù ló mú ìgbàlà bá ara ayé. Ìrúbọ Kristi ló mú ìsọdimímọ́ bá ìjọ. Iyì àti Kristi jẹ ló fún wọn ní iyì, àti pé ìyọnu rẹ̀ ló fi iyì sí wa lẹ́nu. Nítòótọ́, gẹ́gẹ́ bí a ti kà á nípa Jésù, tí a sì ń kà á nípa ìjọ àwa tí a jẹ́ ọmọ lẹ́yìn rẹ̀, ó ní bí kò ṣe wípé wóró àlìkámà bá bọ́ sínú ilẹ̀ tí ó sì kú, yóò wà lé òun nìkan. Ó ní ṣùgbọ́n bí wóró àlìkámà yìí, bí ó bá bọ́ sílẹ̀, tí ó bá sì kú, yóò so èso ọ̀pọ̀lọpọ̀. Bí a ti ń sọ nípa Jésù, bẹ́ẹ̀ náà ni ó yẹ kí a máa sọ nípa ti ara wa. Nítorí wípé ohun tí ó ṣẹlẹ̀ sí orí, ó ní láti ṣẹlẹ̀ sí àwọn ẹ̀yà ara. Bí àwa náà, bí a bá fẹ́ ṣe iṣẹ́ ìsìn tí yóò lè so, a gbọ́dọ̀ ṣe àgbéyẹ̀wò ọ̀gangan ibi tí àgbélébò wà nínú iṣẹ́ ìsìn wa. Àwọn tí wọ́n bá ń kọ àgbélébò, tí wọ́n yẹrí fún àgbélébò ìṣòro, tàbí àgbélébò àṣìgbọ́, tàbí àgbélébò inú níbíni àti ti ìnira, wọn kò lè ṣe iṣẹ́ ìsìn tó mọ́yán lórí nínú ìjọba Ọlọ́run. Ìjẹ́ wípé àgbélébò àti iṣẹ́ ìsìn wa, wọ́n máa ń lọ ní fẹ̀gbẹ́kẹ̀gbẹ́, wọn ò lè ya ara wọn. Bí o bá ti gbé àgbélébò sílẹ̀ lórí wípé iṣẹ́ ìsìn rẹ kò ní jẹ́ ìtẹ́wọ́gbà, bí o bá rọ ara lóye, bí ara kò bá di, bí o bá di òkú, nígbà náà ni iṣẹ́ ìsìn rẹ ni ó tó lè jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Jésù Olúwa àti Olùgbàlà wa, èyí tí a ti kà, jẹ́ kí a ka ẹsẹ̀ tí ó tẹ̀lé. Ó ní, ẹni tí ó bá fẹ́ ẹ̀mí rẹ̀ yóò sọ ọ́ nù. Èyí ni ẹni tí ó bá ń ṣe àkẹ́bàjẹ́ ara, ẹni tí ó ń tọ́jú ara, kò fẹ́ ìṣòro, kò fẹ́ inú níbíni, kò fẹ́ wàhálà, kò fẹ́ àṣenigbọ́. Ó ní, ẹni tí ó bá ń ṣe bẹ́ẹ̀ yóò sọ ẹ̀mí rẹ̀ nù. Ó wá ń sọ fún wa pé ẹni tí ó bá sì kórira ẹ̀mí rẹ̀ lé ayé yìí ni yóò pa á mọ́ títí dé títí ó fi di iyè àìnípẹ̀kan. Nínú ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n, ó ní, bí ẹnikẹ́ni bá ń sìn mí, kí ó máa tọ̀ mí lẹ́yìn. Bí ẹnikẹ́ni bá fẹ́ láti sin Olúwa, kí ó máa tọ Olúwa lẹ́yìn. Kí ni à ń pè ní títọ Olúwa lẹ́yìn? Nítorí pé títọ lẹ́yìn àti sísìn wọn ń lọ ní ojú ọ̀nà kan náà. Ní Lúkù orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹtàlélógún, ó sì wí fún gbogbo wọn pé, bí ẹnìkan bá ń fẹ́ láti máa tọ̀ mí lẹ́yìn, kí ó sẹ́ ara rẹ̀, kí ó sì gbé àgbélébò rẹ̀ ní ìjọ gbogbo, kí ó sì máa tọ̀ mí lẹ́yìn. Ìjẹ́ kí ó yé wa wípé láì sí àgbélébò, kò sí wípé à ń tọ̀ lẹ́yìn. Bí a ò bá sì tọ̀ lẹ́yìn, a ò lè ṣe iṣẹ́ fún Olúwa. Bí a ò bá sì ṣe iṣẹ́ fún Olúwa, a kì yóò lè dádé lọ́jọ́ ìkẹyìn. Ó ayé wa nígbà náà wípé láì sí àgbélébò, kò sí adé. Ìrora, ìyà, ìpọ́njú, tí a bá farada nínú iṣẹ́ ìsìn wa sí Ọlọ́run àti sí ènìyàn, ni yóò mú kí iṣẹ́ ìsìn wa kí ó lérè. Ìfaraẹniróbọ nínú iṣẹ́ ìsìn Ọlọ́run, ó níye lórí púpọ̀ níwájú Ọlọ́run. Bí a ó ṣe máa wo ipa mẹ́ta nínú ìwàásù òní, ẹ jẹ́ kí a máa fi ọkàn bá a lọ. Ìkíní, ṣíṣe iṣẹ́ ìsìn pẹ̀lú ìgbọ́ràn àti gbígbé àgbélébò. Ṣíṣe iṣẹ́ ìsìn pẹ̀lú ìgbọ́ràn àti gbígbé àgbélébò. Ìkejì, sísin Ọlọ́run àti ìjọ Ọlọ́run pẹ̀lú ìfaraẹniróbọ. Sísin Ọlọ́run pẹ̀lú ìjọ Ọlọ́run pẹ̀lú ìfaraẹniróbọ. Ìkẹta, ṣíṣàpọn láti gba àwọn tí ó nùlà lọ́nà kọ́nà. Ṣíṣàpọn láti gba àwọn tí ó nùlà lọ́nà kọ́nà. Bí a ṣe ń wo àwọn ipa mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí lórí wípé ohun tí a ń pè ní àgbélébò, ó rọ̀ mọ́ ìkọ̀ọ̀kan nínú wọn. À ń sọ nípa ìgbọràn, à ń sọ nípa gbígbé àgbélébò, à ń sọ nípa ìfaraẹniróbọ, a sì ń sọ nípa ṣíṣàpọn. Kí a wò ó ní ọ̀kọ̀ọ̀kan. Ṣíṣe iṣẹ́ ìsìn pẹ̀lú ìgbọràn àti gbígbé àgbélébò, kí ó yí ẹnìkọ̀ọ̀kan wa wípé àìgbọràn ó máa ń ba iṣẹ́ ìsìn wa jẹ́. Àìgbọràn ó máa ń jẹ́ kí iṣẹ́ ìsìn wa kí ó máa ní ìtẹ́wọ́gbà. Àti kíkọ àgbélébò, kíkọ ìyà tàbí inúnibíni, o ma je ki ise isin wa ki o ma je itewogba ni waju Olowa sise ise isin pelu igboran ati gbigbe agbelebo awon ese bibeli ti a fe ka nisisin yi ni won so fun wa awon ohun ti ani lati se saju sisin Olorun tabi saju sise ise isin si Olorun ninu episteli kini si awon ara Thessalonica ni anka ori kini ese ikesan episteli kini si awon ara Thessalonica ori kini ese ikesan nitori pe awon ti kara won royin nipa wa iru iwole ti awa ti ni sodo yin bi eyin si ti yi pada si Olorun kuro ninu ere kuro ninu iborisha kuro ninu ere lati ma sin Olorun alaye ati otito oye wa nigba na we pe bi ki ba se we pe ako orisha sile gbogbo awon orisha to wa lowo wa ni le wa ni idile wa bi ki ba se pe ako won sile isin wa ko le je itewogba a ki sin Olorun ki a tun ma borisha le kan na oye ki a mo wi pe Olorun ni oba ki a se ko gbogbo orisha sile ije wi pe ki a ro gbogbo awon orogun to le ma ba Olorun ta kan gbon.

tí ẹ̀yin kò lè sin ọlọ́run pẹ̀lú mamoni. Ẹ̀ṣẹ̀ ní láti kúrò lọ́wọ́ wa. A ní láti di ẹni ọ̀tún, ẹni ìgbàlà. Kí a kọ àwọn ohun tí ọ̀rọ̀ Ọlọ́run lòdì sí, kí a kọ wọ́n sílẹ̀, kí a tó bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ìsìn sí Olúwa. Nínú Joshua orí ìkẹrìnlélógún, Joshua orí ìkẹrìnlélógún, ẹsẹ̀ ìkẹrìnlá. Ǹjẹ́ nítorí náà ẹ bẹ̀rù Olúwa, kí ẹ sì máa sìn lé òdodo àti lé òtítọ́, kí ẹ sì mú òrìṣà wọn nì kúrò tí àwọn baba yín sìn ní ìhà kejì odò ni àti ní Íjíbítì, kí ẹ sì máa sin Olúwa. Bí a ti ń sọ nínú Májẹ̀mú láéláé, bẹ́ẹ̀ náà ni a ń tẹnu mọ́ nínú Májẹ̀mú titun wípé bí a bá fẹ́ sin Olúwa, a ní láti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, a ní láti kọ iṣẹ́ ara sílẹ̀, a sì ní láti kọ àwọn òrìṣà sílẹ̀. Ẹsẹ̀ ìkẹtàlélógún. Ǹjẹ́ nítorí náà ẹ mú Ọlọ́run àjèjì tí ń bẹ láàrin yín kúrò, kí ẹ̀yin sì yí ọkàn yín sí Olúwa Ọlọ́run Ísíráẹlì. Àwọn ènìyàn náà sì wí fún Joshua pé Olúwa Ọlọ́run wa lé àwa ó máa sìn, ohùn rẹ̀ lé àwa ó sì máa gbọ́. Bí a ti ń rí àwọn nǹkan wọ̀nyí, ó yé wa wípé láìsí ìrírí àtúnbí, ìrírí ìgbàlà tàbí ìyípadà ọkàn tí ó dájú, kò ṣeé ṣe láti sin Ọlọ́run ní ìtẹ́wọ́gbà. Deuteronomy orí kẹwàá, ẹsẹ̀ ìkejìlá àti ẹsẹ̀ ogún. Bí a bá ti ń kà wọ́n, ni kí ìwọ fúnra rẹ̀ kí o jẹ́ kí ẹ̀mí Ọlọ́run kí o máa túmọ̀ àwọn ọ̀rọ̀ yìí délé nínú ọkàn rẹ, kí o mọ àwọn ohun tí Ọlọ́run ń béèrè, kí o tó di wípé o gbọ́ wọlé iṣẹ́ ìsìn Olúwa. Deuteronomy orí kẹwàá ẹsẹ̀ ìkejìlá àti ẹsẹ̀ ogún. Ǹjẹ́ nísinsìnyí Ísíráẹlì, kí ni Olúwa rẹ ń béèrè lọ́wọ́ rẹ? Bí kò ṣe láti máa bẹ̀rù rẹ̀, fiyè sí nǹkan àkọ́kọ́ nìyí, wípé kí o máa bẹ̀rù Olúwa Ọlọ́run rẹ. Ìkejì, láti máa rìn lé ọ̀nà rẹ̀ gbogbo. Kí a tó sọ wípé a ń sin Ọlọ́run, ohun àkọ́kọ́ kí a máa bẹ̀rù rẹ̀. Ìkejì, kí a máa rìn ní ọ̀nà rẹ̀ gbogbo, gbogbo ìlànà tí ó là sílẹ̀, kí a rìn nínú rẹ̀. Ó ní láti máa fẹ́ ohun tí Ọlọ́run bá fẹ́, kí a fẹ́. Ohun tí Ọlọ́run bá kọ̀, kí a kọ́. Ó tún wá ń sọ fún wa wípé àti láti máa sin Olúwa Ọlọ́run rẹ pẹ̀lú àyà rẹ gbogbo àti pẹ̀lú ọkàn rẹ gbogbo. Orí ohun mẹ́ta tó ṣáájú kí a tó sọ wípé a ń sin Ọlọ́run tàbí a ń ṣe iṣẹ́ ìsìn sí Ọlọ́run, ó ní lákọ̀ọ́kọ́ kí a bẹ̀rù rẹ̀. Lẹ́ẹ̀kejì, kí a rìn nínú gbogbo ọ̀nà rẹ̀. Ìkẹta, kí a fẹ́. Ó ní lẹ́yìn náà ni a ó máa sìn pẹ̀lú gbogbo ọkàn àti pẹ̀lú gbogbo àyà wa. Ní ẹsẹ̀ ogún, kí ìwọ kí o máa bẹ̀rù Olúwa Ọlọ́run rẹ. Ó ní kí ìwọ kí o máa sìn. Ó rán wa létí wípé ní sísin Olúwa, ó lọ papọ̀ pẹ̀lú kí a máa bẹ̀rù Olúwa àti kí a máa sìn. Ó ní kí ìwọ kí o faramọ́, má ṣe faramọ́ òrìṣà, má ṣe faramọ́ ayé, má ṣe faramọ́ àwọn nǹkan tó wà nínú ayé. Ó ní kí a máa bẹ̀rù rẹ̀, kí a máa sìn, kí a máa faramọ́. Nínú Joshua orí kejìlélógún, ẹsẹ̀ ìkarùn-ún. Kí ẹ kíyè sára gidigidi láti pa àṣẹ àti òfin mọ́ tí Mose ìránṣẹ́ Olúwa fi fún yín, láti fẹ́ Olúwa Ọlọ́run yín, àti láti máa rìn ní gbogbo ọ̀nà rẹ̀, àti láti máa pa àṣẹ rẹ̀ mọ́, àti láti máa faramọ́, àti láti sìn. Ṣé o rí ohun tí Bíbélì ń sọ ju abẹ́rẹ́ níkò? Kí o tó sọ fún wa wípé kí a máa sìn, ó ní lákọ̀ọ́kọ́ kí a pa àṣẹ rẹ̀ mọ́, kí a pa òfin rẹ̀ mọ́. Ó tún sọ

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Àwọn apóstólì orí ìkọkànlá, àwọn apóstólì àti àwọn arákùnrin tí ó wà ní Judea sì gbọ́ pé àwọn kèfèrí pẹ̀lú ti gba ọ̀rọ̀ Ọlọ́run. Nígbà tí Pétérù sì gòkè wá sí Jerusalemu, àwọn ti ìkọlà ń bá a sọ wípé ìwọ wọlé tó àwọn ènìyàn aláìkọlà lọ, ó sì bá wọn jẹun. Ṣùgbọ́n Pétérù bẹ̀rẹ̀ sí là á fún wọn lẹ́sẹẹsẹ wípé èmi wà ní ìlú Jọ́pà, mò ń gbàdúrà, mo rí ìran kan ní ojúran, ohun èlò kan sọ̀kalẹ̀ bí gọgọ owó ńlá tí a ti igun mẹ́rẹ̀ẹ̀rin sọ̀ka ilẹ̀ láti ọ̀run wá, ó sì wá títí dé ọ̀dọ̀ mi. Mo tẹjú mọ, mo sì ń fiyè sí, mo sì rí ẹran ẹlẹ́sẹ̀ mẹ́rin ayé àti ẹranko ìgbẹ́ àti ohun tí ń rákò àti ẹyẹ ojú ọ̀run. Mo sì gbọ́ ohun kan tí ó fọ̀ sí mi pé dìde, Pétérù, máa pa kí o sì máa jẹ. Ṣùgbọ́n mo dáhùn wípé àgbẹdọ̀ Olúwa, nítorí ohun èèwọ̀ tàbí aláìmọ́ kan kò wọ ẹnu mi rí láé. Ṣùgbọ́n ohun kan dáhùn lẹ́ẹ̀kejì láti ọ̀run wá pé ohun tí Ọlọ́run bá ti wẹ̀nù, ìwọ má ṣe pè é ní èèwọ̀. Èyí sì ṣe ní ẹ̀rìn mẹ́ta, a sì tún fa gbogbo rẹ̀ sókè ọ̀run. Sì wò ó lójú kan náà, ọkùnrin mẹ́ta dúró níwájú ilé tí a gbé wà, tí a rán láti Kesaria sí mi. Ẹ̀mí sì wí fún mi pé kí èmi kí ó bá wọn lọ, kí èmi má ṣe kọminú ohunkóhun. Àwọn arákùnrin mẹ́fà wọ̀nyí sì bá mi lọ, a sì wọ ilé ọkùnrin náà. Ó sì sọ fún wa bí òun ti rí áńgẹ́lì kan tí ó dúró ní ilé rẹ̀, tí ó sì wí pé ránṣẹ́ lọ sí Jọ́pà kí o sì pe Símónì tí àpèlé rẹ̀ jẹ́ Pétérù, ẹni tí yóò sọ ọ̀rọ̀ fún ọ nípa èyí tí a ó fi gba ìwọ àti gbogbo ilé rẹ̀ là. Bí mo sì ti bẹ̀rẹ̀ sí sọ, ẹ̀mí mímọ́ sì bàlé wọn gẹ́gẹ́ bí ó ti bàlé wa ní àtètèkọ́ṣe. Nígbà náà ni mo rántí ọ̀rọ̀ Olúwa bí ó ti wí pé Yohánù fi omi baptisí ní tòótọ́, ṣùgbọ́n a ó fi ẹ̀mí mímọ́ baptisí yín. Ǹjẹ́ bí Ọlọ́run sì ti fi irú ẹ̀bùn kan náà fún wọn tí ó fi fún àwa pẹ̀lú nígbà tí a gba Jésù Kristì Olúwa gbọ́, ta ni èmi tí èmi ò fi lè dé Ọlọ́run lé ọ̀nà? Nígbà tí wọ́n sì gbọ́ nǹkan wọ̀nyí, wọ́n sì pa ẹnu wọn mọ́, wọ́n sì yin Ọlọ́run lógo wípé ǹjẹ́ Ọlọ́run fi ìrònú pèwàdà sí ìyè fún àwọn kèfèrí pẹ̀lú? Nítorí náà, àwọn tí a sì tú káàkiri ní ti inúnibíni tí ó ṣẹ̀ ní ti Stefanu, wọ́n rìn títí dé Fénike àti Kipru àti Antioku. Wọn kò sọ ọ̀rọ̀ náà fún ẹnìkan bí kò ṣe fún kìkì àwọn Júù. Ṣùgbọ́n àwọn kan bẹ nínú wọn tí í ṣe ará Kipru àti Kirene. Nígbà tí wọ́n dé Antioku, wọ́n sọ̀rọ̀ fún àwọn Eléni pẹ̀lú, wọ́n ń wàásù Jésù Olúwa. Ọwọ́ Olúwa sì wà pẹ̀lú wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó gbàgbọ́ yí padà sí Olúwa. Ìhìn wọn sì dé tí ìjọ tí ó wà ní Jerusalemu. Wọ́n sì ran Bánábà lọ títí dé Antioku. Ẹni tí nígbà tí ó dé tí ó sì rí orí ọ̀fẹ́ Ọlọ́run, ó yọ̀, ó sì gba gbogbo wọn níyànjú pé pẹ̀lú ìpinnu ọkàn ni kí wọn kí ó fi ara mọ́ Olúwa. Nítorí òun jẹ́ ènìyàn rere, ó sì kún fún ẹ̀mí mímọ́ àti fún ìgbàgbọ́. Ènìyàn púpọ̀ ni a sì kà kún Olúwa. Bánábà sì jáde lọ sí Tarsu láti wá Sọ́ọ̀lù. Nígbà tí ó sì rí, ó mú wá sí Antioku. Ó sì ṣe fún ọdún kan gbáko ni wọ́n fi ń bá ìjọ péjọpọ̀, tí wọ́n sì kọ́ ènìyàn púpọ̀. Ní Antioku ni a sì kọ́ pé àwọn ọmọ ẹ̀yìn ní Kristiẹni. Ní ọjọ́ wọ̀nyí ni àwọn wòlíì sì ti Jerusalemu sọ̀kalẹ̀ wá sí Antioku. Nígbà tí ọ̀kan nínú wọn tí à ń pè ní Agabu sì dìde, ó ti pa ẹ̀mí sọ pé ìyàn ńlá yóò mú ká gbogbo ayé, èyí tí yóò sì ṣe ní ọjọ́ Claudius Kesari. Àwọn ọmọ ẹ̀yìn sì pinnu olúkúlùkù gẹ́gẹ́ bí agbára rẹ̀ ti tó láti rán ìrànlọ́wọ́ sí àwọn arákùnrin tí ó wà ní Judea. Èyí tí wọ́n sì ṣe, wọ́n sì fi ránṣẹ́ sí àwọn àgbà láti ọwọ́ Bánábà òun Sọ́ọ̀lù.
2: Ẹ jẹ́ kí á dìde dúró. Lónìí bí a ti gbọ́ ẹ̀rí tí àwọn ẹlòmíràn ń jẹ́ wípé Ọlọ́run dá wọn ní èdè, ó gba ọkàn wọn là, ó pèsè fún wọn, ó mú wọn lára dá. Àwa pàápàá bí a ti wá lónìí, ó yẹ kí a gbàgbọ́ wípé ní agbára Ọlọ́run kò sí ohun tó ṣòro láti ṣe. Ẹ jẹ́ kí a gbóhùn wá sókè láti gbàdúrà, láti sọ fún Ọlọ́run. Ẹ̀bẹ̀ yóò wù kí a ní kí a sọ fún Ọlọ́run kí ó lè gbọ́ tiwa, kí ó lè dá wa ní ìdè, kí ó sì lè ṣàánú fún wa.

ni orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún àwọn ẹ̀rí tí a ti gbọ́. A dúpẹ́ wípé agbára yín kì í bà á tì, wípé bí a bá sádi yín, ààbò, ìwòsàn, oore ọ̀fẹ́, ìgbàlà ń bẹ lọ́dọ̀ yín. A ń bẹ̀bẹ̀ wípé bí a ṣe wá ní àṣálẹ́ yìí, gbogbo onírúurú ẹ̀bẹ̀ tí a mú wá, wípé ẹ ó da àwọn ní orúkọ Jésù. À ń bẹ̀ yín wípé àwọn tí ilé ń létí ọ̀nà ń nà, wípé agbára àtòkè wá yóò wá sí ìgbésí ayé wọn, yóò sì lé gbogbo àwọn ẹ̀mí èṣùwọ̀n lọ ní orúkọ Jésù. Ibi tí ẹ̀ṣẹ́ wà, ẹ̀mú ìgbàlà wá. Ibi tí ó dàbí ẹni wípé rúkè rúdò wà, à ń bẹ̀ yín wípé àlàáfíà yóò jọba ní orúkọ Jésù. À ń bẹ̀bẹ̀ wípé ibi tí àìní wà, wípé ìpèsè yín ní kíkún láti òkè wá yóò wá sí ìgbésí ayé àwọn ènìyàn yìí ní orúkọ Jésù. Gbogbo ibi tí wọ́n ti ní wàhálà ní ìgbésí ayé wọn tàbí nínú ẹbí wọn, ẹ fọwọ́lé, ẹ ṣàánú fún wọn. Bí a sì ti wá sí iwájú yín láti gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí, ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ àtọ̀run wá kí ó hàn sí ọ̀nà yìí ní orúkọ Jésù. Ẹ mú kí ọ̀rọ̀ yín kí ó yé wa, kí a ba lè jẹ́ alábùkún fún. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ní Exodus orí kejìlá, láti ẹsẹ̀ kejìlá sí ẹsẹ̀ kẹtàlá. Exodus orí kejìlá, láti ẹsẹ̀ kejìlá. Nítorí tí èmi ó la ilẹ̀ Egypt já lé òru náà, èmi ó sì kọlu gbogbo àwọn àkọ́bí ní ilẹ̀ Egypt ti ènìyàn àti ti ẹran àti lára gbogbo òrìṣà Egypt, lèmi ó ṣe ìdájọ́ ìmili Olúwa. Ẹ̀jẹ̀ náà ni yóò sì ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yin gbé wà. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá. Ìyọnu náà kì yóò wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ Egypt. Bí o bá rántí, ní ọ̀sẹ̀ tí ó kọjá, a sọ̀rọ̀ lórí ẹ̀jẹ̀ Kristi, ẹ̀jẹ̀ iyebíye. Lónìí, mo fẹ́ bá ọ sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run nípa ìkókó ọ̀rọ̀ náà ni wípé, nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, bí o bá ṣe àfiyèsí dáradára ní ẹsẹ̀ ìkẹtàlá, ni ó ń sọ fún wa wípé, nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá. Èmi ó re yín kọjá. Nítorí èdè yìí tí Ọlọ́run fún ara rẹ̀ pè fún àwọn ọmọ Ísíráẹlì, ni a ṣe ń pe àjọ náà ní àjọ ìrékọjá Olúwa. Ìlànà pàtàkì tí a sì fẹ́ yẹ̀wò lónìí, tí a ń pè ní àjọ ìrékọjá Olúwa, ó jẹ́ ohun tí ó ṣe iyebíye. Ó jẹ́ ohun tí ó ní àǹfààní tàbí ìbùkún púpọ̀. Ṣùgbọ́n ìlànà tí a ń sọ nípa rẹ̀ yìí, tí a paláṣẹ fún àwọn ọmọ Ísíráẹlì, tí ó sì ní ìtumọ̀ púpọ̀, ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn pàdánù àwọn èrè tí ó wà nínú rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n tẹ̀síwájú láti máa pa á mọ́ lé ọdọọdún, síbẹ̀síbẹ̀ àwọn àǹfààní tí ó wà nínú rẹ̀ kò jẹ́ tiwọn. Nítorí wípé gbogbo nǹkan tí ó so mọ́ ọ̀rọ̀ tí Ọlọ́run sọ fún wọn kò yé wọn dáradára. Bí wọ́n tilẹ̀ ń tẹ̀síwájú láti máa pa á mọ́, síbẹ̀síbẹ̀ àwọn ìbùkún wọ̀nyí wọ́n fò wọ́n kọjá. Ẹ jẹ́ kí a wo nínú ọ̀rọ̀ Ọlọ́run, kí a wò pé lé ọdọọdún lé àwọn ọmọ Ísíráẹlì ni wọ́n rántí ìlànà yìí tí a fún wọn, ṣùgbọ́n àǹfààní rẹ̀ kò jẹ́ tiwọn. Nínú Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, ìwọ máa kíyèsí oṣù Abibu, kí o sì máa pa àjọ ìrékọjá mọ́ sí Olúwa Ọlọ́run rẹ. Nítorí pé lé oṣù Abibu lé Olúwa Ọlọ́run rẹ mú ọ láti ilẹ̀ Egypt jáde lé òru. Èyí ni àṣẹ tí a pa fún wọn. Ṣùgbọ́n ohun tí ó jẹ́ kí a pa àṣẹ yìí fún wọn ni pé kí ìbùkún tí ó wà ní irú àjọ ìrékọjá bẹ́ẹ̀ kí ó lè jẹ́ tiwọn.
awon wonyi ti oye ko ye dara dara won be si ni pa mo sugbon ibukun ti o ye ki o je ti won ko je ti won ohun ta se nso eleyi ni wo pe ki awon anfani wonyi ki won ki o ma ba re wa koja bi o ba wo chronica keji chronica keji ori ogbon lati ese iketa dilogun nitori opolopo le o wa ninu ijo eniyan na ti ko ya ara won simimo nitori na ni awon omo lefi se ntoju ati pa eran ire koja fun lukuluku eni ti o se alaimo lati ya simimo si olowa opolopo eniyan ani opolopo ninu Ephraim ati Manase Isakari ati Sebuloni ko sa we ara won mo sibe won je ire koja na ki se gege bi ati ko e je ki o ye wa wi pe bi awon mo Israeli won yi bi won ti le npa ajo ire koja mo awon ibukun ti o ye ki o je ti won ko je ti won nitori wi pe won pa mo ki se gege bi ati ko ninu iwe Marko eni ninu majemu titun ori kerinla ese ikini si ikeji Marko ori kerinla ese ikini si ikeji o so wi pe leyin ojo meji ni ajo ire koja ati ti aiwukara ati awon olori alofa ati awon akowe nwa ona bi won ibati fi etan mu ki won ki o se pa sugbon won wi pe ki se le ojo ajo ki ariwo ki o ma ba wa ninu awon eniyan titi igba ti Jesu Kristi pe wa se aye yi ni awon omo Israeli ni won si npa ajo ire koja mo sugbon etan tabi agabagebe tabi iwa buburu ti o po ni o kun owo won eyi ni o je ki anfani ti o po yanturo ti iba de ba won ki o po won koja ohun ti a fi so yi ni wipe ki o ma se si enikeni ninu wa ti yo wa sihin lasan adura mi ni wipe gege bi o ti n gbo oro yi iye ti o wa ninu oro na yo je ti re iwosan ati ibukun ti o wa ninu oro na yo je ti re ati ri wipe awon omo Israeli won yi bi o ti le je wipe a se ilana fun won eyi ti iba fun won ni anfani ati ibukun awon nkan wonyi ko je ti won nitori wipe won ko fiye si awon afiye si ti o po ti o ye ki o je ti won nitori be bi a se nsoro Olorun yi je ki o ye o wipe opolopo ti won wa sihin ni won ma npadanu ore ofe ati ibukun ti o ye ki o je ti won nitori wipe won ki peti sile lati gbo ati lati mo ohun ti Olorun beere lowo won nisinsin je ki a pada lo si Exodus ori kejila lati ese ikini Exodus ori kejila lati ese ikini Oluwa si so fun Mose ati Aaron ni ile Egypt pe kin to tesiwaju je kin so eleyi fun o we pe nigba ko gba ti o ba ri ninu oro Olorun we pe Oluwa si so pe yala o n ba Mose soro tabi o n ba Aaroni soro tabi Elijah tabi Elisha ni o n ba soro tabi Dafidi tabi Danieli tabi enikeni bi o ba ti n ri wipe Oluwa si so pe lese kese le o ye ki o san sokoto re tabi ki o sun araki nitori wipe oro ti Olorun ba so yo se yebiye fun wa bi abakogbon ti a se tele ohun ti o n so nihin ni a ri wipe eyi ki se oro Mose tabi oro ti Aaroni tabi oro lati enu enikeni o n so wipe eyi ni oro Oluwa si Mose si Aaroni si awon omo Israeli ati si Oloni pelu ni akoko yi won wa ninu ile Egypt eyi ni a fi so wipe Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kini itumo yi jasi nigba ti a so wipe won wa ni ile Egypt e so wipe won wa ninu isinru won wa ninu iponju
lásìkò tí wọ́n wà nínú ìpọ́njú ni olúwa ń bá mose sọ̀rọ̀ wípé kí wọn kí ó lọ bá àwọn ọmọ israeli láti bá wọn sọ̀rọ̀ láti jẹ́ kí wọn kí ó mọ ọ̀nà tí wọ́n lè kúrò nínú ìsìrú ohun tó máa ń ṣe wá láàánú ni wípé àwọn ẹlòmíràn nígbà tí wọ́n bá wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú nínú wàyà ẹ̀jà ńlá pẹ̀lú èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ bí a bá ń sọ̀rọ̀ olúwa fún wọn bí a bá ń jẹ́ kí ó tó wọn létí ohun tí yóò gbà wọ́n là kúrò nínú ipò òṣì tàbí inú ìpọ́njú tí wọ́n wà wọ́n a máa sọ wípé àwọn kò ráyè láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run nítorí wípé ìpọ́njú wà lára wọn tàbí ní ìdílé wọn rántí wípé nígbà tí àwọn wọ̀nyí wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú ńlá ni ọlọ́run sọ fún mose àti aaroni láti lọ sọ fún wọn ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí yóò mú wọn kúrò ní ilẹ̀ egypt jẹ́ kí ó tún yọ wípé bí a bá ń sọ nípa ilẹ̀ egypt ó jẹ́ ilẹ̀ tí ó kún fún ìbọ̀rìṣà ní ìgbésí ayé tí wọ́n wà yìí tí wọ́n sì wà nínú ìsìnrú àti ìpọ́njú àti nínú àyíká wọn tí wọ́n ní àwọn abọ̀rìṣà nígbà náà ni olúwa bá wọn sọ̀rọ̀ ó rán mose àti aaroni sí wọn ó ṣeéṣe wípé ìdílé tí ó ti jáde àwọn tí ó wà ní àyíká rẹ ó ṣeéṣe wípé kí wọn kí ó jẹ́ abọ̀rìṣà ní ìgbà tí o sì wà ní irú ipò bẹ́ẹ̀ ni ọlọ́run ránṣẹ́ sí ọ wípé kí o gbọ́ ọ̀rọ̀ ìdáǹdè ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí ń túni sílẹ̀ ọ̀rọ̀ tí ń ṣàánú fúnni ọ̀rọ̀ tí ń wóni sàn olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt ó ṣeéṣe wípé ìwọ náà pàápàá wà ní ilẹ̀ egypt ó jẹ́ bí ẹrú fún èṣù fún àwọn ẹmẹ̀wà tàbí àwọn ọmọ ogun rẹ̀ tàbí àìsàn ni ó fi ilé rẹ ṣe ibùjókòó tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn alálòpọ̀ àyídà ilẹ̀ egypt ni ó ń kó tì ọ́ ní ipò yìí kan náà ni àwọn ọmọ ísírẹ́lì wà tí olúwa fi ránṣẹ́ sí wọn bí o bá wà nínú ìpọ́njú tàbí àwọn alálòpọ̀ àyídà àwọn ẹlẹ́bọlógun ayé yìí ni ó yí ọká ni wọ́n rọgbà yí ọká tí wọn kò jẹ́ kí ayé rẹ kí ó ní ojútùú ohun tí a ń sọ fún ọ ni wípé nígbà tí o bá tẹ́tí sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ìdáǹdè yóò dé bá ọ ìgbàlà yóò dé bá ọ yóò sì tú ọ sílẹ̀ kúrò nínú ìdè tí ó wà olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt pé jẹ́ kí a béèrè lọ́wọ́ ara wa bí àwọn mose àti aaroni bí wọ́n bá sọ wípé wọn kò ráyè fún ọ̀rọ̀ ọlọ́run kí ni ìbàjẹ́ ìní wọn kí ni ìbàjẹ́ ìní àwọn ọmọ ísírẹ́lì ní àkókò yìí ohun tí a máa ń rí ni wípé àwọn púpọ̀ tí wọ́n wà ní àìríjẹ àìrímu àìnítọ́jú àìnílé tán máa gbé wọ́n máa ń sọ fún wa wípé àwọn kò ráyè nísinsìnyí fún ọ̀rọ̀ ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún ìsìn ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún àdúrà rántí wípé bí àwọn wọ̀nyí bá sọ wípé àwọn kò ráyè nípa àdúrà gbígbà nípa ọ̀rọ̀ ọlọ́run gbígbọ́ nípa àti sin ọlọ́run wọn ìbá wà nínú òṣì àti ìpọ́njú wọn síbẹ̀ ṣùgbọ́n ọpẹ́ ni fún ọlọ́run wípé bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mose ń gbọ́ bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni aaroni ń gbọ́ mo ń bẹ̀bẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run wípé ohunkóhun tí ó di wá létí ohunkóhun tí kò ní jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní àgbọ́yé kí ọlọ́run kí ó bá wa mú un kúrò ní orúkọ jésù ní ẹsẹ̀ ìkejì oṣù yìí ni yóò jẹ́ àkọ́kà oṣù fún yín òun ni yóò sì ṣe ìkíní oṣù ọdún fún yín àwọn yìí ti wà ní ilẹ̀ egypt láti ìran dé ìran fún ọdún púpọ̀ ó dàbí ẹni wípé gbogbo ọdún tí wọ́n ti lò ní ilẹ̀ egypt kò ṣe àǹfààní kankan fún wọn ó dàbí ẹni wípé nínú ìsìnrú wọn nínú ìyà tàbí ìpọ́njú wọn nínú àwọn ẹ̀dùn tí wọ́n ti là kọjá ó dàbí ẹni wípé wọ́n ti fi gbogbo àkókò ṣòfò pátápátá bẹ́ẹ̀ ni ìgbésí ayé ẹlẹ́ṣẹ̀ rí nítorí pé láìmọ̀ jésù ò ní ìyè láìmọ̀ jésù ó dàbí ẹni wípé o wà nínú ayé o ń fi àkókò ṣòfò ní àkókò yìí tí ọlọ́run fẹ́ ṣe ìlànà ìgbàlà wọn ìlànà ìdásílẹ̀ àti ìdáǹdè wọn ni ọlọ́run sọ fún ọ wípé ní oṣù yìí gan tí a ó dá wọn sílẹ̀ tí a ó gbà wọ́n là ni yóò jẹ́ àkọ́kà oṣù fún wọn
ati ni osu ni o je osu ikini fun won ni ojo ti o ba ba Jesu pade ni ojo na ni iye aini pekun igbesi aye to to igbesi aye rere igbesi aye to sanfani yo de ba igbesi aye re ni akoko na ni olorun ran Mose ati Aaroni si awon omo Israeli eyi ni ilana ti o fi le won lowo lati ese ikerin bi awon ara ile na ba se kereju iwon odo agutan na lo ki ohun ati aladugbo re ki o somo ti o somo eti ile re ki o mu gege bi iye awon okan na olukuluku ni iwon ijere ni ki esiro odo agutan na ailaboko ni ki odo agutan yin ki o je ako olodun kan eyin o mu ninu agutan tabi ninu eworẹ eyin o fi pamọ titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo Israeli ni yo se pa li asale won o mu ninu eje na won o se fito ara opo iha mejeji ati sara aterigba ile won ni ninu eyi ti won o je won o si je eran na ti a fi na sun le oru na ati akara ewo ewebe kikoro ni ki ni won o fi je eyi ni ilana ti a fun awon omo Israeli ti a npe ni ajo ire koja ohun ti a so fun ni wipe

rẹ̀ sínú àwo kòtò. Lẹ́yìn ìgbà náà, lẹ ó fi ewé hísòpò, a ó tẹ́ bọ inú ẹ̀jẹ̀ náà. A ó sì fi wọ́n àtẹ́rígbà ilé wọn àti òpó méjèèjì tí ó wà ní ẹnu ọ̀nà ilé wọn. Ní ìwọ̀nyí, ní bí wọ́n bá ṣe bẹ́ẹ̀, èyí yóò jẹ́ kí ó mú ọ̀dá wọn lójú wípé bí apanirun bá ti ń la ilẹ̀ Egypt kọjá, wípé apanirun yìí kò ní dé ọ̀dọ̀ wọn. Wo ẹsẹ̀ 21 títí dé 23. Ó ní nígbà náà ni Mose pé gbogbo àwọn àgbà Ísíráẹ̀lì, ó sì wí fún wọn pé ẹ jáde lọ yín mọ́ ọ̀dọ̀ àgùntàn fún ara yín gẹ́gẹ́ bí ìdílé yín, kí ẹ sì pa ìrékọjá náà. Ẹ̀yin ó sì mú ìdì ewé hísòpò, ẹ ó tẹ́ bọ ẹ̀jẹ̀ tí ó wà nínú àwo kòtò. Ẹ ó fi ẹ̀jẹ̀ náà tí ó wà nínú àwo kòtò kún ara àtẹ́rígbà àti òpó ìhà méjèèjì. Ẹnikẹ́ni nínú yín kò sì gbọdọ̀ jáde láti ẹnu ọ̀nà ilé rẹ̀ títí yóò fi di òwúrọ̀, nítorí tí Olúwa yóò kọjá láti kọlu àwọn ará Íjíbítì. Nígbà tí ó bá sì rí ẹ̀jẹ̀ lára àtẹ́rígbà àti lára òpó ìhà méjèèjì, Olúwa yóò sì ré kọjá ẹnu ọ̀nà náà, kì yóò sì jẹ́ kí apanirun kí ó wọlé yín wá láti kọlù yín. Èyí ni ìlérí tí a fún wọn, wípé nígbà tí apanirun bá rí ẹ̀jẹ̀ náà, kì yóò jẹ́ kí ó lè wọlé láti pa wọ́n run, láti dá wọn lẹ́jọ́, kì yóò jẹ́ kí ó lè wọlé láti ṣe wọ́n lọ́ṣẹ́. Báyìí ni àwọn ọmọ Ísíráẹ̀lì ṣe. Èyí ni ó fún wọn ní ìgbàlà kíkún, tí ó sì jẹ́ kí wọn kí ó bọ́ lọ́wọ́ apanirun tí ó la ilẹ̀ Egypt kọjá. Ọmọ Ísíráẹ̀lì àti ọ̀pọ̀ àwọn ẹlẹ̀sìn lónìí ni ó ń pàdánù ìbùkún Ọlọ́run, nítorí pé wọn kò ṣe àfiyèsí gbogbo ohun tí Ọlọ́run pa láṣẹ fún wọn kí ìbùkún wọ̀nyí kí ó lè jẹ́ tiwọn. Ẹ jẹ́ kí a wò ní fínífíní àwọn ohun mẹ́fà tí a lè rí kẹ́kọ̀ọ́ nínú rẹ̀, àwọn àfiyèsí tí a kò gbọdọ̀ gbójú fò dá. Ìkíní ni wípé a ó pa ọ̀dọ́ àgùntàn. Èyí ni ó jẹ́ fún ìgbàlà wọn, rántí wípé bí ọ̀dọ́ àgùntàn tilẹ̀ jẹ́ aláìlábàwọ́n, aláìléèrí, bí a kò bá pa ọ̀dọ́ àgùntàn náà, apanirun yóò wọlé tọ̀ wọ́n lọ. Bí kìí bá ṣe nítorí ikú ọ̀dọ́ àgùntàn náà, àwọn wọ̀nyí ìbá kú pátápátá sínú àwọn ìsìnrú àti ìpọ́njú tí wọ́n wà ní ilẹ̀ Egypt. Wòó ní Exodus lẹ́ẹ̀kan sí i. Exodus 12 láti ẹsẹ 6. Ẹ̀yin ó sì fi pamọ́ títí di 14 oṣù náà. Gbogbo àgbájọ ìjọ ni yóò sì pa á lé àṣálẹ́, rántí wípé ní pípa ọ̀dọ́ àgùntàn náà ni yóò mú ẹ̀ṣẹ̀ wọn kúrò, ni yóò mú àìṣedédé àti ìpọ́njú wọn kúrò. Èyí ni à ń tọ́ka sí Jésù, wípé ọ̀dọ́ àgùntàn náà tí ó jẹ́ olùgbàlà fún wa, tí ó jẹ́ ẹni tí ó dá wa sílẹ̀ kúrò nínú ìpọ́njú, òun ni Jésù Kristì Olúwa wa. Wòó láti Jọ̀hánù 1:29. Ní 2, Jọ̀hánù rí Jésù ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀, ó wí pé, wòó ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ. Àwọn mìíràn máa ń sọ fún wa wípé wọ́n gba Jésù gbọ́ gẹ́gẹ́ bí olùkọ́ni ńlá, ṣùgbọ́n rántí kìí ṣe ìkọ́ni rẹ̀ nìkan ṣoṣo ni ó fún wa ní ìgbàlà, bí kìí ṣe wípé ikú rẹ̀ fún wa lórí àgbélébòó. Àwọn mìíràn máa ń sọ wípé wọ́n gba Jésù gẹ́gẹ́ bí wòlíì ńlá, ṣùgbọ́n kìí ṣe ìríran tàbí ìsọtẹ́lẹ̀ tàbí ìwàásù tí Jésù Kristì ṣe gẹ́gẹ́ bí wòlíì ni ó ń fún wa ní ìgbàlà, bí kìí ṣe nípa ikú rẹ̀ ní orí igi àgbélébòó. Ti pé lásìkò ayé àwọn ọmọ Ísíráẹ̀lì, bí kìí bá ṣe wípé a pa ọ̀dọ́ àgùntàn náà, wọn kì bá lè ní ìgbàlà tàbí ìdásílẹ̀ lọ́wọ́ apanirun tí ó la ilẹ̀ Egypt.

ti kọjá, wò ó ní Kọ́rintì kínní, orí karùn-ún, ẹsẹ̀ ìkeje. Ó ní nítorí náà, ẹ mú ìwókàrà àtijọ́ kúrò nínú yín, kí ẹ̀yin kí ó lè jẹ́ ìyẹ̀fun titun, gẹ́gẹ́ bí ẹ̀yin ti jẹ́ àìwókàrà, nítorí a ti fi ìrékọjá wa, àní Kristi rúbọ fún wa. Jẹ́ kí ó yẹ wípé Jésù Kristi ní ọ̀dọ́ àgùntàn yìí ń tọ́ka sí, àti ikú rẹ̀ fún wa ní orí igi àgbélébò, ẹ̀jẹ̀ rẹ̀ tí a ta sílẹ̀, òun ló gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀, tó gbà wá nínú àìsàn, tó gbà lọ́wọ́ ìpọ́njú, tó gbà lọ́wọ́ inú nibíni láti ọ̀dọ̀ èṣù, tó gbà lọ́wọ́ wàhálà tí àbákọ́sí, tó sì gbà lọ́wọ́ ìdájọ́ ayérayé tí ń bọ̀ lórí àwọn ẹlẹ́ṣẹ̀. Àfiyèsí kejì tí ó yẹ kí a ní ni wípé ọ̀dọ́ àgùntàn yìí ní láti wà ní aláìlábùkù. Ọ̀dọ́ àgùntàn tí a ń sọ nípa rẹ̀ yìí ní láti wà láì ní àbùkù kankan rárá. Tó ń padà sí Exodus orí kejìlá ẹsẹ̀ ìkarùn-ún. Exodus orí kejìlá ẹsẹ̀ ìkarùn-ún, ó ní àìlábùkù ni kí ọ̀dọ́ àgùntàn yín kí ó jẹ́ akọ ọlọ́dún kan. Ẹ̀yin ó mú un nínú àgùntàn tàbí nínú ewúrẹ́. Ohun tí Ọlọ́run bè lọ́wọ́ ọmọ Israẹl ni wípé bí wọ́n bá fẹ́ ní ìgbàlà kúrò nínú ìpọ́njú tí ó wà ní ilẹ̀ Íjíptì, wọ́n ní láti mú ọ̀dọ́ àgùntàn tí kò lábùkù rárá. Èyí ń tọ́ka sí Jésù Kristi, nítorí pé Jésù Kristi ni ẹni náà tí ó wà ní àìlábùkù kankan. Bí o bá wo ìgbésí ayé Kristi láti ìbẹ̀rẹ̀ dé òpin, ó rí wípé kò sí ẹ̀ṣẹ̀ kankan ní ìgbésí ayé rẹ̀. Ó ní ọ̀dọ́ àgùntàn tí ó kó fún wa, ọ̀dọ́ àgùntàn tí kò lábùkù. Èyí ni Hebrews ń tọ́ka sí ní orí keje. Hebrews orí keje láti ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Nítorí pé irú olórí àlùfáà bẹ́ẹ̀ ni ó yẹ wá, mímọ́, àìlẹ́gàn, àìléèrí, tí a yà sí ọ̀tọ̀ kúrò nínú ẹlẹ́ṣẹ̀, tí a sì gbéga ju àwọn ọ̀run lọ. Èyí ni ẹ̀jẹ̀ Jésù Kristi ṣeṣe iyebíye fún wa. Èyí ni ó fi jẹ́ wípé ẹ̀jẹ̀ iyebíye yìí ni a fi ń gbà wàhálà kúrò lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run. Nínú Pétérù kínní orí kínní ẹsẹ̀ ìkọkàndínlógún, Pétérù kínní orí kínní ẹsẹ̀ ìkọkàndínlógún, kò ṣe pé bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye bí ti ọ̀dọ́ àgùntàn tí kò lí àbùkù, tí kò sì lí àbàwọ́n, àní ẹ̀jẹ̀ Kristi. Àwọn ẹlòmíràn máa ń gbẹ́kẹ̀lé àwọn olùdásílẹ̀ ilé ìsìn wọn, rántí wípé gbogbo ẹni tí a bí láti inú obìnrin ẹlẹ́ṣẹ̀ ni. Nítorí bẹ́ẹ̀ kò sí olùdásílẹ̀ ẹ̀sìn, olùdásílẹ̀ ìjọ, tàbí olùdásílẹ̀ tàbí ẹnikẹ́ni níbikíbi tí ó wà ní àìlábàwọ́n, àìléèrí, àìlẹ́gàn. Nítorí bẹ́ẹ̀ ni ó fi jẹ́ wípé Jésù Kristi nìkan ṣoṣo, ó ní ọ̀dọ́ àgùntàn aláìlábùkù, ẹni tí ó lè kó ẹ̀ṣẹ̀ wa lọ. Sì rántí wípé nígbà tí a kan Jésù Kristi mọ́ àgbélébùú, a ṣe èyí ní àkókò ìrékọjá lásìkò àwọn ọmọ Ísíráẹlì. Rántí ní ẹ̀kẹta wípé àfiyèsí kẹta tí ó yẹ kí a ní, wo Exodus orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta. Exodus orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta ní ilé kan lẹ ó jẹ́, ìwọ kò gbọdọ̀ mú nínú ẹran ara rẹ̀ jáde sóde kúrò nínú ilé náà, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ fọ ọ̀kan nínú egungun rẹ̀. Ẹ̀yin kò gbọdọ̀ fọ ọ̀kan nínú egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Nítorí pé a ń kẹ́kọ̀ọ́ nípa ọ̀dọ́ àgùntàn tí a pa ní àsìkò ìgbésí ayé àwọn ọmọ Ísíráẹlì, nípa ẹsẹ̀ yìí tó jẹ́ pé wọ́n ní ìgbàlà, wọ́n ní ìdáǹdè, a sì gbà wọ́n kúrò nínú ìpọ́njú ńlá tí ó wà ní ilẹ̀ àwọn ará Íjíptì ní àkókò náà. A sọ wípé ọ̀dọ́ àgùntàn yìí tí a fi robọ fún wọn, wọn kò gbọdọ̀ fọ egungun rẹ̀.
tani yi n toka si je ke a wo Johanu ori ikokandilogun ese ketale logbon sugbon nigbati won de odo Jesu won ti won si ri pe o ti kuna won ko se egungun itan re kini itumo yi ese ikerin din logoji nkan won yi si se ki iwe mimo ki o le se ti o wi pe a ki yo fo egungun re eyi ni o je ki o da wa loju wi pe Jesu Christi ni odo agutan na nitori pe awon afiyesi pupo ti o wa ninu majemu lailai awon won yi ni ari ninu majemu titun ti o n toka si Jesu Christi eni ti o ku fun wa lati yo wa kuro ninu Egypt lati yo wa kuro ninu iponju lati yo wa kuro ninu aye lati mo wa kuro ninu okunkun tabi awon kan ti o wa ninu aye afiyesi kerin eje ti a ta sile yi koto bi ki ba se wi pe a fi igbagbo won eje na si aterigba ati opo ile na mo so fun ni isaju wi pe ani lati pa odo agutan na sugbon yi koto ikeji o pe odo agutan na lati je alai laboko alai leri alai legan eyi koto iketa wi pe a ko fo egungun re sugbon ni itesiwaju ni a so fun a wi pe bi eje yi ba wa ninu awo koto bi a ko ba fi eje na si aterigba ile won bi a ko ba fi eje na si awon opo ile won sibe sibe bi o tile je wi pe ati pa odo agutan na bi o tile je pe ati gba eje re si ibi kan bi o tile je wi pe ati se awon nkan won yi gege bi ilana oro olorun bi a ko ba lo eje yi gege bi olorun ti pa lase sibe sibe awon eniyan woyi ba se pe patapata wo exodus ori kejila exodus ori kejila lati ese ikejilelogun eyin o si mu idi ewe hisopo el si fi bo eje ti o wa ninu awo koto el fi el si fi eje na ti o wa ninu awo koto kun ara aterigba ati opo iha mejeji enikeni ninu yin ko gbodo jade lati enu ona ile re titi yo fi di oworo nitori ti Oluwa yo koja lati kolu awon ara Egypt nigbati o ba si ri eje na lara aterigba ati lara opo iha mejeji Oluwa yo si re koja enu ona na ki o si je ki apanirun ki o wole yin ki o wole yin wa lati kolu yin ohun ti a so ni wi pe nitooto ni Jesu Christi ti ku nitooto ni o ti ta eje re sile sugbon o ku sowo re lati fi igbagbo ro mo Jesu ati lati fi igbagbo we ninu eje Jesu ki ami eje Jesu ki o le wa li okan re tabi li ara re ni Heberu ori kokanla Heberu ori kokanla ese ikeji din logbon ni a so wi pe nipa igbagbo le o da ase ire koja sile ati ibo won eje ki eni ti n pa awon akobi omo ki o ma ba fi owo kan won nipa igbagbo le a da nkan won yi sile nipa igbagbo le a fi awon eje won yi kun aterigba ile ati opo mejeji ti o wa li enu ona nipa igbagbo ni won duro ninu ile nibi ti ami eje na wa nipa igbagbo ni won gbe gbogbo awon isise wonyi ki olupanirun ki o ma ba wole to won lo eyi si jasi fun wa wipe awa paapa ni won gba ti atimo wipe ati pa Jesu Christi ati ta eje re sile o je ojuse wa lati ni igbagbo ninu eje na nitori nipa igbagbo yi ninu eje Jesu Christi le a le fi ni igbala tabi idande tabi ipamo tabi iwosan je ki o yi o wipe bi ki ba se wipe o gbadura o je wa awon esere fun olorun
o si so fun Olorun wi pe o se Olaanu wi pe o ti je elese ti o boruju o si so fun Olorun wi pe o gbagbo ninu eje Jesu Christi ti atasile fun o bi ki ba se wi pe o se be apanirun yo wo ile re bi ki ba se wi pe o gbagbo ninu eje Jesu Christi idajo aye raye yo to wa pelu sugbon bi o tin so fun Olorun wi pe o gbagbo ninu eje Jesu Christi ti atasile fun o logan ni eje yo we okan re mo ti a o mu ese re kuro ti igbagbo yi yo so di eniyan oto eni ti o ni igbala Olorun ninu lokan ni ile re ikarun jije eran odo agutan na akoko ko si fun wa lati ka opolopo ibi ti o ye ki aka sugbon ranti wi pe aso fun won wi pe won ni lati je eran ara odo agutan na wo exodu ori kejila ni ese ikejo won o si je eran na ti a fi ina sun le oru na ati akara aiwo ewebe ki koro ni ki won ki o fi je kini itumo yi wi pe won o je odo agutan na ranti pe odo agutan ja si Jesu Christi o n toka si Jesu Christi fun wa ki wa ni itumo wi pe won ni lati je odo agutan na o Johanu ori kini lati ese kini le atete ko se le oro wa oro si wa pelu Olorun Olorun si le oro na ese kerinla oro na le o di ara o si n ba wa gbe awo si n wo ogo re ogo bi ti omo bibi kan soso ati lodo lati odo baba wa o kun fun ore ofe ati otito itumo wi pe ki a je odo agutan na ni wi pe oro ti o so fun wa awon alaye ti o se ni kikun fun wa wi pe ki a gba awon oro wonyi sokan nitori pe o so ni ori kefa Johanu ese ketale ni ogota ori kefa ti Johanu ese ketale ni ogota emi ni nso ni di aye ara ko ni ere kan oro won ni ti mo so fun yin emi ni iyesi ni oro Olorun ti a nso fun wa lati enu Jesu Christi oro Olorun ti o ranse si wa onu ye ki a gba si okan wa eyi ni o n toka si wipe bi ati wa labe ami eje Jesu Christi nipa igbagbo be ni an lati fi odiwon aye wa si oro Olorun be ni an lati fi oro Olorun se odiwon igbesi aye wa o n so fun wipe oro na ti emi so fun yin iyi ni o ni emi si ni pelu ikefa ni wipe won ni lati je akara aiwo pelu re gbogbo yi ni ati ka fun wa ni exodo ori kejila a si ti ka fun wa ninu korinti kini ori karun lati ese ikeje si ikejo lati je akara aiwo korinti kini ori karun lati ese ikeje nitori na e mu iwokara atijo kuro ninu yin ki eyin ki o le je iyefun titun gege bi eyin ti je aiwokara nitori ti ati fi ire koja wa ani Kristi robo fun wa nitori na e je ki a se ajo na ki se pelu iwokara atijo be ni ki se pelu iwokara aran kan ati iwa buburu bi ko se pelu aiwokara ododo ati otito opolopo ni won ma nlo si lesin ti won ma so wi pe won gbagbo ninu eje Jesu sugbon iwa buburu e ti an pe ni iwokara atijo o wa ni igbese aye won aran kan tabi ki a ma huwa ti ko ba bibeli ti ko ba ro Olorun mo eyi si wa ni igbese aye won sugbon an so fun wi pe bi a ba fe je anfani ti a si fe ni ibukun ti o wa ninu ire koja ti a n ko nipa re loni wipe a ni lati je eni ti o ko ese sile
wípé àìwókàrà àránkan ìwà búburú àgbèrè panṣágà olè òfófó ojú kòkòrò àwọn nǹkan wọ̀nyí kò gbọdọ̀ sí ní ìgbésí ayé wa. Bí a bá ti ṣe àwọn àfiyèsí wọ̀nyí, kí wá ní àwọn àǹfààní àti ìbùkún tí ó wà lórí wa bí a bá wà lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ní kíákíá. Jẹ́ kí a wo Exodus orí kejìlá lẹ́ẹ̀kan sí láti ẹsẹ̀ ìkẹtàlá. Ó ní ẹ̀jẹ̀ náà ni yóò ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yìn gbé wà. Nígbàtí èmi bá sì rí ẹ̀jẹ̀ náà, kò sọ wípé nígbàtí èmi bá rí iṣẹ́ òdodo ara ẹni. Ó ní nígbàtí èmi bá sì rí ẹ̀jẹ̀ náà, kò sọ wípé nígbàtí mo bá rí iṣẹ́ àánú tí ó ń ṣe fún àwọn alágbe. Ó ní nígbàtí mo bá rí ẹ̀jẹ̀ náà, kò sọ ti omi àdúrà tàbí àbẹ́là. Ó ní nígbàtí mo bá rí ẹ̀jẹ̀ náà, kò sọ nípa aṣọ funfun. Nígbàtí mo bá rí ẹ̀jẹ̀ náà, kò sọ nípa kí a jẹ́ ẹlẹ́sẹ̀ lásán. Ó ní nígbàtí mo bá rí wípé o ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀. Nígbàtí èmi bá sì rí ẹ̀jẹ̀ náà, èmi ò re yín kọjá ìyọnu tàbí ìpọ́njú tàbí ìdààmú tí ó wà lórí àwọn tí ó wà nínú ayé. Ìyọnu náà kì yóò sì wá sórí yín láti run yín nígbàtí mo bá kọlu ilẹ̀ Íjíbítì. Ẹni tí kò bá sí lábẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù, ó dàbí ẹni tí ó ń gbé ilé kan, ilé tí kò ní ilẹ̀kùn, ilé tí kò ní fèrèsé, ilé tí kò ní òrùlé. Kí ni a ti mọ irú ẹni bẹ́ẹ̀ sí? Irú ẹni bẹ́ẹ̀ yóò wà nínú ewu púpọ̀. Ìkíní, ewu olè, nítorí wípé kò sí ilẹ̀kùn, kò sí fèrèsé, nítorí bẹ́ẹ̀ yóò rọrùn fún olè láti wọlé. O jẹ́ mọ̀ wípé bí o bá sí lábẹ́ ẹ̀jẹ̀ Jésù Kristì, olè tàbí apanirun ni èyí tí a pè ní Sàtánì yóò lè wọlé, yóò sì lè máa ṣe gudugudu méje ní ìgbésí ayé rẹ, yóò máa dà ọ́ láàmú, yóò máa pọ́n ọ lójú, nítorí wípé o kò sí lábẹ́ òrùlé tàbí lábẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. O jẹ́ bí ẹni tí ń gbé ilé tí kò ní ilẹ̀kùn, tí kò ní fèrèsé, tàbí tí kò ní òrùlé. Irú ẹni bẹ́ẹ̀ tí ó ń gbé irú ilé bẹ́ẹ̀, àwọn ẹranko búburú gẹ́gẹ́ bí ejò, wọ́n lè wọlé, wọ́n sì lè ṣe ọ́ lọ́ṣẹ́. Irú ẹni tí kò sí ní abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ejò láéláé ni. Èyí ni èṣù yóò máa wọlé ní ìgbà gbogbo, pẹ̀lú àwọn ẹ̀mí èṣù yóò máa wọlé. Bí a bá rí ẹni tí ó ń gbé ilé tí kò ní òrùlé, ẹyẹ yóò máa fi ibẹ̀ ṣe ibùgbé, àwọn àparò tàbí àwọn ẹyẹ mìíràn yóò máa yàgbẹ́ sí irú ilé bẹ́ẹ̀. Bí o bá wo àyíká rẹ, ọ̀pọ̀lọpọ̀ ni ó wà tí wọ́n ń gbé ilé tí kò ní ààbò, ilé tí kò ní òrùlé, ilé tí kò ní fèrèsé, tí ó jẹ́ wípé àwọn ẹyẹ ojú ọ̀run yìí ni a fi wé àwọn ẹ̀mí òkùnkùn, ni wọ́n jọba, ni wọ́n ń gbé irú ilé bẹ́ẹ̀. Nípa ariwo wọn, nípa jàǹbá tí wọ́n ń ṣe fún irú ẹni bẹ́ẹ̀, àwọn wọ̀nyí ń jìyà lọ́pọ̀ lọ́pọ̀. Kí ni kí a sọ nípa bí òjò bá ń rọ̀, bí ìjì bá ń jà? Fún ẹni tí ó ń gbé ilé tí kò ní òrùlé tàbí tí kò ní fèrèsé àti ilẹ̀kùn, àjàkálẹ̀ àrùn púpọ̀ ló wà lórí àwọn tí wọn kò mọ Jésù, àwọn tí wọn kò sí lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà, nítorí wípé òjò ìdájọ́ Ọlọ́run, òjò àjàkálẹ̀ àrùn, ìjì àìsàn, ó ń jà ní ilé irú ẹni bẹ́ẹ̀. Bí àrá bá sán tí ó ń gbé ilé tí kò ní ilẹ̀kùn, bí àrá bá sán tí ó ń gbé ilé tí kò ní fèrèsé tàbí tí kò ní òrùlé, o mọ̀ wípé ikú òjijì kò jìnà sí irú ẹni bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó wà nínú ayé ni wọ́n ń fi ara wọn sí abẹ́ ikú òjijì, nítorí wípé kò sí ẹ̀jẹ̀ Jésù tí ó bò wọ́n, kò sí ẹ̀jẹ̀ Jésù tí ó dàbí òrùlé fún wọn. Nítorí bẹ́ẹ̀, kíá ni ó yẹ kí ẹnìkọ̀ọ̀kan wa tí a kò tí ì sí ní abẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù, kí a sá wá sí ibi ìtí àánú, kí a jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kí ó bò wá, kí a jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kí ó pa wá mọ́. Nítorí wípé ẹni tí kò bá sí ní abẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù, ó fi ara rẹ̀ sínú ewu àti irú èṣe tí ó ń ṣe irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kò lóǹkà.
ẹ jẹ́ kí a wo Dáfídì, orin Dáfídì, orí kejìdínní ọgọ́rin, orin Dáfídì, orí kejìdínní ọgọ́rin, kí a wo nǹkan tí ó ṣẹlẹ̀ sí àwọn ènìyàn wọ̀nyí ní ẹsẹ̀ ìkọkàndínní àádọ́ta. Ó mú kíkorò ìbínú rẹ̀ wá sórí, wá sí wọn lára, ìrunú, ìkanú, ìpọ́njú, nípa ríran áńgẹ́lì ibi sínú wọn. Èyí ń sọ nípa àwọn ọmọ Ísírẹ́lì, èyí ń sọ nípa àwọn ọmọ Íjíbítì, ṣègáfà fún mi, àwọn tí kò sí lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà. Sọ wípé ohun tí ó jẹ́ ìpín wọn ni ìrunú, ìbínú gbogbóná Ọlọ́run, ìkanú àti ìpọ́njú púpọ̀. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí èyí kí ó jẹ́ kí o sáré wá sábẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, kí ìdáǹdè, ìpamọ́, ìgbàlà Ọlọ́run kí ó lè jẹ́ tirẹ̀. Ìkejì ni wípé àwọn wọ̀nyí tí kò sí ní abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà, wọ́n bọ́ sí ìdájọ́. Ìdájọ́ nínú ayé yìí, èyí ni ipa ìkíní, èyí ni ìlépa ìkíní tí ó máa lé wọn bá. Ìdájọ́ ti inú ayé yìí, ìkejì ìdájọ́ nínú ayé tí ń bọ̀. Bí o bá wo Exodus ń sọ fún wa nínú orí kejìlá tí a ti kà lẹ́ẹ̀kan, ó sọ wípé ìdájọ́ yóò bá àwọn ọmọ Íjíbítì, wípé a ó pa àkọ́bí gbogbo àwọn ilé wọn. Nítorí bẹ́ẹ̀, bí o bá wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù, ààbò kúrò nínú ìdájọ́ nínú ayé yìí àti ìdájọ́ nínú ayérayé yóò lè jẹ́ tirẹ̀. Bí a ṣe lè bọ́ lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run ni pé kí a gba Jésù Kristì gbọ́, kí a ba lè bọ́ lọ́wọ́ ìbínú Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń ṣe wàhálà nínú ayé yìí, tí ó dàbí ẹni wípé nǹkan ò tóra wọn ní ìgbésí ayé wọn. Èrèdí èyí ni wípé ìdájọ́ Ọlọ́run ti ayé ìsinsìnyí ó wà lórí wọn. Bí wọ́n bá sì kú sí irú ipò bẹ́ẹ̀, ìdájọ́ ayérayé ni ó jẹ́ ìpín wọn pẹ̀lú. Ìkẹta, a fi ìyàtọ̀ sí àárín àwọn ọmọ Ísírẹ́lì àti ti Íjíbítì nípa wípé ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà ó jẹ́ ààbò fún wọn. Nínú ayé, wàhálà wà, ìpọ́njú wà, àìsàn wà, ìṣe jàǹbá púpọ̀ ló wà. Ṣùgbọ́n bí o bá fẹ́ kí ìyàtọ̀ kí ó wà láàrin ìgbésí ayé tirẹ àti ìgbésí ayé àwọn tí ó wà nínú ayé, ìyàtọ̀ tí o lè ní ni wípé kí o wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. Nípa bẹ́ẹ̀ ni àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ sí àwọn tí ó wà nínú ayé kì yóò lè fi ṣẹlẹ̀ sí ọ. Nínú Exodus orí 15, ẹsẹ̀ 24, ó sì wípé bí ìwọ ó bá tẹ́tí sílẹ̀ gidigidi sí ohùn Olúwa Ọlọ́run rẹ, tí o bá sì ṣe èyí tí ó tọ́lé ojú rẹ̀, ìwọ tí ìwọ ó bá fetí sí òfin rẹ̀, tí ìwọ ó bá sì pa gbogbo àṣẹ rẹ̀ mọ́, èmi kì yóò fi ọ̀kan nínú àrùn wọn nì tí mo mú wá sára àwọn ará Íjíbítì sí ọ lára, nítorí èmi lé Olúwa tí ó mú ọ lára dá. Àwọn tí ó wà nínú ayé, àìsàn púpọ̀ ni ó wà lára wọn. Àìsàn kò gbóògùn, àìsàn tí pani ló wà lára wọn. Bí ìwọ pàápàá kò bá fẹ́ máa jìyà, bí ìwọ pàápàá kò bá fẹ́ ní ìpọ́njú bí àwọn tí ó wà nínú ayé, ohun tí ó yẹ kí o ṣe ni pé kí o wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. Ìkẹrin, ìwòsàn jẹ́ ti àwọn ọmọ Ísírẹ́lì wọ̀nyí, nítorí wípé wọ́n wà lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà. Nínú orin Dáfídì, lẹ́ẹ̀kan sí orin Dáfídì orí 55, orin Dáfídì orí 55, 95, ẹsẹ̀ 37, ó sì mú wọn jáde tí àwọn ti fàdákà àti wúrà, kò sì sí àìlera kan nínú ẹ̀yà rẹ̀. Báwo ni ó ṣe ṣeéṣe fún ogunlọ́gọ̀ àwọn ènìyàn wọ̀nyí, ẹgbẹ̀rún lọ́nà mẹ́ta, láti wà ní ara dídá ṣáṣá, láì ní àìsàn kankan ní àgọ́ ara wọn, nítorí ẹ̀jẹ̀ Jésù tí a fi bọ̀ wọ́n, tí a fi dáàbò bọ̀ wọ́n? Èyí ni ó jẹ́ kí ó ṣeéṣe ní ìgbésí ayé wọn. Rántí pé bí ìwọ pàápàá bá fẹ́ ní ìwòsàn kúrò nínú gbogbo àrùn, ohun tí o ní láti ṣe ni láti gbàgbọ́
ninu eje Jesu Kristi ti atasile ranti pe anfani tabi bukun ti o wa labe eje odo agutan ni we pe a o gba o lowo iparun wi pe o bo lowo iparun lati owo apanirun ni ikeji o bo lowo idajo ninu aye yi ati idajo ninu aye ti nbo iketa a o fi yato si arin re ati awon ti o wa ninu aye ikerin iwosan pepe kuro ninu gbogbo arun yo je ti re nisisiya o to olorun lo a o so fun olorun wi pe agbagbo wi pe fun wa ni Jesu Kristi ko wi pe Jesu Kristi ni odo agutan ti a pa nitori ese wa ti a ta eje re sile nitori ti wa ati wi pe agbagbo ninu eje ti o ta sile fun wa bi o ba ti nfi igbagbo wa ninu eje na ti o n so fun olorun ti o n ko ese re sile be ni igbala olorun iwosan latoke wa idande tooto yo je ti re eje ki a dide duro lati ba olorun soro ranti pe Jesu Kristi ni kan soso ni odo agutan ti a pa fun wa eje re ni kan soso le o le gba kuro ninu idajo olorun eje re ni kan soso ni o le fun wa ni igbala eje re ni kan soso ni o le fun wa ni idande so fun olorun awon iwukara ti o wa ni igbesi aye re mo koro ese ti o wa ni igbesi aye re aran kan ti o wa ni igbesi aye re oju kokoro ti o wa ni igbesi aye re agbere tabi panshaga ti o wa ni igbesi aye re awo ohun aito ti o wa ni igbesi aye re bi o ba tin je o ti o tin kan won sile be ni o mu iwukara kuro ni igbesi aye re ti o si so fun olorun wi pe o gbagbo wi pe ata eje Jesu Kristi sile fun o ata eje Jesu Kristi sile fun o ata eje Jesu Kristi sile fun o gbagbo ninu eje na gbagbo ninu eje na ki o ba le bo lowo idajo ninu aye yi ki o ba le bo lowo idajo aye raye ti nbo lori awon elese gbagbo ninu eje Jesu Kristi ti atasile fun o ki o ba le bo lowo idajo aye raye ki o ba le bo lowo apanirun ti n kaakiri aye lode oni ki iyato ki o ba le wa laarin iwo ati awon ti o wa ninu aye gbagbo ninu eje naa ti a ta sile fun o gbagbo ninu eje naa ti a ta sile fun o bi o ba ni aisan ni ago ara re eje yi kan na ti a ta sile ni yo wo san sugbon ranti wi pe bi ese ba nbe le owo re abo ti o wa ninu eje Jesu Kristi ki o le je ti re bi ise buburu iwa buburu irinkurin ifekufe ba wa ni igbesi aye re abo ti o wa ninu eje Jesu Kristi ki o le je ti re sugbon bi o ba ko ese sile bi o ba ko ese sile bi o ba ke pe oluwa bi o ba fi igbagbo ran mo eje Jesu Kristi ti a ta sile fun o igbala kikun yo je ti re a o dari ese re je o a o gba okan re la o di atunbi gẹrẹ ti o ba ti di atunbi ni idajo ayeraye kuro lori re ati idajo fun awon ese ti o ti da awon nkan wonyi pelu yo kuro Olorun yóò máa tọ́jú rẹ bí apanirun ti ń kọjá ní ìgboro bí agbẹ̀sán ẹ̀jẹ̀ ti ń kọjá ní àyíká rẹ bẹ́ẹ̀ ni yóò máa rí ọ kọjá nítorí wípé o wà lábẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù Kristi
bi aisan ba wa ni ago ara re aisan ka aisan yo wo ko je bi o ba gbekele agbara ti o wa ninu eje Jesu Christi oni ni gba ti emi ba ri eje na emi o re yin koja aisan yo re o koja bi a ba ri eje Jesu Christi le okan re pelu igbagbo iponju yo re okoja wala aye yi yo re okoja isiru labe agbara satani yo re okoja nigbati emi ba ri eje na emi o re yi koja

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Iṣẹ́ àwọn apostoli orí ìkejìlá ní àkókò ìgbà náà ni Herod ọba sì nawọ́ rẹ̀ láti pọ́n àwọn kan lójú nínú ìjọ. Ó sì fi dàpa Jacobu arákùnrin Jòhánù. Nígbà tí ó sì rí pé ó dùn mọ́ àwọn Júù, ó sì nawọ́ mú Pétérù pẹ̀lú. Ó sì jẹ́ ìgbà ọjọ́ àìwúkàrà. Nígbà tí ó sì mu, ó fi sínú túbú. Ó fi ilé ẹ̀ṣọ́ mẹ́rin àwọn ọmọ ogun lọ́wọ́ láti máa ṣọ. Ó ń rò láti mú jáde fún àwọn ènìyàn wá lẹ́yìn ìré kọjá. Nítorí náà, wọ́n pa Pétérù mọ́ nínú túbú, ṣùgbọ́n ìjọ ń fi ìtara gbàdúrà sọ́dọ̀ Ọlọ́run fún un. Nígbà tí Herodu ìbá sì mú un jáde, ní òru náà, Pétérù sùn lé àárín àwọn ọmọ ogun méjì, a fi ẹ̀wọ̀n méjì dé, ẹ̀ṣọ́ sì wà ní ẹnu ọ̀nà. Wọ́n ṣọ́ túbú náà. Sì wo, áńgẹ́lì Olúwa dúró tì í, ìmọ́lẹ̀ sì mọ́ nínú túbú. Nígbà tí ó sì lu Pétérù pẹ́pẹ́ ní ẹ̀gbẹ́, ó jí, ó ní dìde kánkán, ẹ̀wọ̀n rẹ̀ sì bọ́ sílẹ̀ kúrò lọ́wọ́ rẹ̀. Áńgẹ́lì náà sì wí fún un pé, dí amú rẹ̀ kí o sì so sálúbàtà rẹ. Ó sì ṣe bẹ́ẹ̀, ó sì wí fún un pé, dáṣọ rẹ bora kí o sì máa tọ̀ mí lẹ́yìn. Òun sì jáde, ó ń tọ̀ ọ́ lẹ́yìn. Kò sì mọ̀ pé òtítọ́ ni òun náà ṣe láti ọwọ́ áńgẹ́lì náà wá, ṣùgbọ́n ó ṣe bí òun wà ní ojúran. Nígbà tí wọ́n kọjá ìṣọ́ kínní àti ìkejì, wọ́n dé ẹnu ọ̀nà ilẹ̀kùn irin tí ó lọ sí ìlú, tí ó sì ti kara rẹ̀ ṣí sílẹ̀ fún wọn. Nígbà tí wọ́n sì jáde, wọ́n ń lọ títí ní ọ̀nà ìgboro kan. Lójú kan náà, áńgẹ́lì náà sì fi sílẹ̀ lọ. Nígbà tí ojú Pétérù sì wálẹ̀, ó ní, nígbà yìí ni mo tó mọ̀ ní tòótọ́ pé Olúwa rán áńgẹ́lì rẹ̀, ó sì gbà mí lé ọwọ́ Herodu àti gbogbo ìrètí àwọn ènìyàn Júù. Nígbà tí ó sì rò ó, ó lọ sí ilé Màríà ìyá Jòhánù, tí àpèlé rẹ̀ jẹ́ Máàkù, níbi tí àwọn ènìyàn púpọ̀ péjọ sí, tí wọ́n ń gbàdúrà. Bí ó sì ti kan ilẹ̀kùn ẹnu ọ̀nà, ọmọbìnrin kan tí à ń pè ní Roda, ó wá dáhùn. Nígbà tí ó sì ti mọ ohùn Pétérù, kò sí ilẹ̀kùn fún ayọ̀, ṣùgbọ́n ó súré wọlé, ó sì sọ pé Pétérù dúró ní ẹnu ọ̀nà. Wọ́n sì wí fún un pé ìwọ ń ṣiwèrè, ṣùgbọ́n ó tẹnu mọ́ gidigidi pé bẹ́ẹ̀ ni sẹ́. Wọ́n sì wí pé áńgẹ́lì rẹ̀ ni. Ṣùgbọ́n Pétérù ń kànkùn síbẹ̀. Nígbà tí wọ́n sì ṣí ilẹ̀kùn, wọ́n rí i, ẹnu sì yà wọ́n. Ṣùgbọ́n ó juwọ́ sí wọn pé kí wọn kí ó dákẹ́. Ó sì ròyìn fún wọn bí Olúwa ti mú òun jáde kúrò nínú túbú. Ó sì wí pé ẹ lọ sọ nǹkan wọ̀nyí fún Jákọ́bù àti àwọn arákùnrin. Nígbà tí ó sì jáde, ó lọ sí ibòmíràn. Nígbà tí ilẹ̀ sì mọ́, èmìmì díẹ̀ kọ́ ni ó wà láàrin àwọn ọmọ ogun pé níbo ni Pétérù gbé wà. Nígbà tí Herodu sì wá kiri tí kò sì rí i, ó wádìí àwọn ẹ̀ṣọ́, ó pàṣẹ pé kí a pa wọ́n, ó sì sọ̀kalẹ̀ láti Judea lọ sí Kesaria, ó sì jókòó níbẹ̀. Herodu sì ń bínú gidigidi sí àwọn ará Tire òun Sidoni, ṣùgbọ́n wọ́n fi ọkàn kan wá sọ́dọ̀ rẹ̀. Nígbà tí wọ́n sì ti tu Blastu ìwẹ̀fà ọba lójú, wọ́n bẹ̀bẹ̀ fún àlàáfíà, nítorí láti ìlú ọba lọ ni a ti ń bọ̀ ìlú wọn. Lọ́jọ́ àfiyèsí kan, Herodu gún wà, ó jókòó lórí ìtẹ́, ó sì ń sọ̀rọ̀ fún wọn. Àwọn ènìyàn sì kó wípé ohun Ọlọ́run ni, kìí sì ṣe ti ènìyàn. Lójú kan náà, áńgẹ́lì Olúwa lù ú, nítorí tí kò fi ògo fún Ọlọ́run, ìdí sì jẹ́, ó sì kú. Ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run gbilẹ̀, ó sì bí sí i. Bánábà òun Sọ́ọ̀lù sì padà ti Jerusalemu wá. Nígbà tí wọ́n sì parí iṣẹ́ ìránṣẹ́ wọn, wọ́n sì mú Jòhánù wá pẹ̀lú wọn, àpèlé ẹni tí jẹ́ Máàkù.

0: Abayirayé, ẹni tí ó fẹ́ wa, tí ó mọ̀ wá, nínú òṣè àti ẹ̀ṣẹ̀ tí a wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n tí ó ṣe àríkún wa jọjọ, tí ó sì rán Jésù Kristì, ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo, kí a má baà ṣègbé, ṣùgbọ́n kí a lè ní ìyè àìní pẹ̀lú. A dúpẹ́ lọ́wọ́ rẹ, wípé àwa ni o ṣe ní olóríire láti gbọ́ ohun tí à ń gbọ́, láti rí ohun tí à ń rí,
1: ohun tí àwọn ọ̀jọ̀gbọ́n àti ọ̀mọ̀wé ò mọ̀. Tí ó fi ta wá lọ́rẹ lọ́fẹ̀ẹ́, a dúpẹ́ fún Bíbélì, ìwé ọ̀rọ̀ Ọlọ́run tí ó ń tọpasẹ̀ wá gẹ́gẹ́ bí ó ti tọ́ àti bí ó ti yẹ. A dúpẹ́ fún ẹgbẹ́ ìránṣẹ́ yìí tí ó gbé dìde láti máa fi ọ̀nà hàn, kí a má baà ṣìnà, kí a má baà ṣègbé. Gbà pé àtìyìn wa ní orúkọ Jésù. Àtúndé láṣáálẹ̀ yìí, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìrànwọ́, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìtọ́ni, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ẹ̀kọ́, wá kọ́ wa, wá tọ́ wa, wá ṣe amọ̀nà wa. A sì ń bẹ̀ wípé bí o ti ń kọ́ wa, oore ọ̀fẹ́ àti àánú, agbára àti ìrànwọ́ tí ó yẹ wá láti lè ṣe ohun tí ó ń kọ́ wa, fi fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ ní orúkọ Jésù. A dúpẹ́ pé o ti gbọ́, ní orúkọ Jésù Kristì Olúwa wa, àmín. À ń kọ́ ẹ̀kọ́ ní àṣálẹ́ yìí lórí ìríran fún àwọn afọ́jú. Ìríran fún àwọn afọ́jú. Ní ọjọ́ ológo kan, ni àwọn tí ó fọ́jú ṣùgbọ́n tí wọn kò mọ̀ wípé ojú wọn fọ́. Nítorí pé a ò ṣe amọ̀nà wọn, wọn ò sì fi igi tilẹ̀ dé ilé ìsìn tí wọ́n lọ. Ṣùgbọ́n bí àwọn wọ̀nyí ti péjọ ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, ni ẹnìkan dé àárín wọn, abàmì ẹ̀dá, ṣùgbọ́n tí òye òye wọn, tí wọn ò sì ríran rí ẹni tí ó wọlé dé yìí gẹ́gẹ́ bí ẹni tí ó yàtọ̀. Àwọn ń fi pé bí afọ́jú tí ó ń fi ọ̀nà han àwọn. Ṣùgbọ́n ohun tí ó yà wá lẹ́nu, tí ó sì ṣe wá ní kàyéfì ni wípé bí ẹni yìí ti dé àárín wọn, ni àwọn ènìyàn tí ó ti gbé ìwé lọ́wọ́, ìwé tí ó ń ṣe amọ̀nà ènìyàn sí ọ̀run rere, ṣùgbọ́n tí wọ́n kà á tí ìdìǹdìjú tí ó wà lójú wọn tí ò jẹ́ kí wọ́n mọ ọ̀nà sí ọ̀run rere. Síbẹ̀síbẹ̀, tí ohun tí ó jẹ́ amọ̀nà tí ó wà lọ́wọ́ wọn, ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé bí òwe tàbí bí àlọ́ lé orí, ìtumọ̀ rẹ̀ kò yé wọn. Ṣùgbọ́n bí àwọn afọ́jú wọ̀nyí tí wọ́n pọ̀ ní ọ̀kẹ́ àìmọye bí wọ́n ti wà ní inú gbọ̀ngàn tí wọ́n jókòó síbẹ̀ ni a gbé ìwé yìí lé ẹni tí ó wọlé yìí. Ni ó bá ṣí ìwé yìí ní Lúkù orí kẹrin, mo ń kà á láti ẹsẹ̀ 16, ó sì wá sí Nasareti, níbi tí àgbétọ dàgbà, bí ìṣe rẹ̀ ti rí. Ó sì wọ inú sinagogu lọ lé ọjọ́ ìsinmi, ó sì dìde láti kàwé. A sì fi ìwé wòlíì Aísáyà fún un. Nígbà tí ó sì ṣí ìwé náà, orí ibi tí a gbé kọ ọ́ pé, "Ẹ̀mí Olúwa ń bẹ lára mi, nítorí tí ó fi àmì òróró yàn mí láti wàásù ìhìn rere fún àwọn òtòṣì, ó sì ti rán mi láti ṣe ìwòsàn àwọn ọkàn oníròbìnú jẹ́ àti láti wàásù ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn ìtúnríran fún àwọn afọ́jú àti láti jọ̀wọ́ àwọn tí a pa lára lọ́wọ́. Mo fẹ́ kí o fiyè sí ohun tí wọ́n kà ní ọjọ́ náà, ìtúnríran fún àwọn afọ́jú. Èyí ni orí ẹsẹ̀ ọ̀rọ̀ tí a ń sọ̀rọ̀ lé lórí ní àṣálẹ̀ yìí nípa èyí tí Jésù Kristì, ọmọ Ọlọ́run, ìyè, òtítọ́ àti ọ̀nà. Ẹni tí a sọ fún wa wípé a fi ọmọ kan fún wa, a fi ọmọkùnrin kan fún wa, ìjọba yóò sì wà ní èjìká rẹ̀, a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu. Olùdámọ̀ràn, ọmọ aládé àlàáfíà, bàbá ayérayé, Ọlọ́run alágbára. A sì sọ fún wa wípé àlàáfíà ń bẹ lé ọwọ́ rẹ̀ pẹ̀lú. Òun ni ó sọ fún wa wípé a gbé òun dìde láti fi ìtúnríran fún àwọn afọ́jú. Èyí ya àwọn Farisí àti àwọn Sadusí lẹ́nu. Nítorí wípé àwọn Farisí jẹ́ ẹni tí ó tilẹ̀ máa ń jẹ́ wípé bí o bá ti ìfọ́jú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí o bá lọ sí ìpéjọpọ̀ wọn, bí o bá lọ ní oyè ìgbà, ó dájú wípé wọ́n á sọ di afọ́jú. Bí o bá sì ti fọ́jú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí o tó dé àárín àwọn Farisí àti àwọn agbowó òde, ó dájú wípé wọ́n á mọ jì sínú ikòtò kí o tó padà sílé. Nítorí Jésù Kristì sọ fún wọn wípé àwọn wọ̀nyí ni afọ́jú tí ó ń fi ọ̀nà han afọ́jú tí wọ́n sì ń rì sínú ikòtò tí wọ́n ń ṣègbé. Ó sì sọ fún wa gbangba wípé àwọn wọ̀nyí ni ó sọ àwọn tí ó ń tẹ̀lé wọn di ọmọ ọ̀run àpáàdì ní ìlọ́po méjì. Ṣùgbọ́n bí ó ṣe ti Jésù ni, bí o bá wá, o ní fi ìríran fún àwọn afọ́jú. Ní orin Dáfídì, orí 146. Ẹsẹ̀ ìkẹjọ, bí o bá ní ìṣòro nípa ṣíṣí Bíbélì, kí o sọ fún ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kí ó ràn ọ́ lọ́wọ́. Orin Dáfídì, ó kan ẹ̀rin ẹ̀fà, 146, ẹsẹ̀ ìkẹjọ, Olúwa ṣí ojú àwọn afọ́jú. Olúwa sì gbé àwọn tí a tẹ̀ lórí bá dìde. Olúwa fẹ́ àwọn olódodo. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí ń sọ fún wa ìkan nínú àwọn iṣẹ́ tí ó ṣe pàtàkì tí Ọlọ́run máa ń ṣe. Ó máa ń ṣí ojú àwọn afọ́jú. Ní Isaiah orí 42:42. Ní wòlíì tí ó rí ìṣípayá ọ̀rọ̀ Ọlọ́run ni ó ń sọ fún wa gẹ́gẹ́ bí ìsọtẹ́lẹ̀ tí ó ń fi agbára Ọlọ́run hàn. Ní Isaiah orí 42:40, ẹsẹ̀ 6-8, Èmi Olúwa ni ó ti pè ọ́ nínú òdodo, Èmi ó sì di ọwọ́ rẹ mú. Èmi ó sì pa ọ mọ́, Èmi ó sì fi ọ ṣe májẹ̀mú àwọn ènìyàn, ìmọ́lẹ̀ àwọn kèfèrí, láti la ojú àwọn afọ́jú, láti mú àwọn òǹdè kúrò nínú túbú, àti àwọn tí ó jókòó lé òkùnkùn kúrò ní ilé túbú. Èmi lè Olúwa, èyí lè orúkọ mi. Ogó mi lé èmi kì yóò fi fún ẹlòmíràn, bẹ́ẹ̀ ni èmi kì yóò fi ìyìn mi fún èrè gbígbẹ́. Ẹsẹ̀ 16 orí yìí kan náà, Emi o si mu awon afoju ba ona ti won ko mo wa. Emi o to won ninu ipa ti won ko ti mo. Emi o so okunkun di imole ni iwaju won. Ati ohun wiwo de titọ. Nkan won yi le emi o se fun won. Emi ki o se ko won sile. Li awon ese ti mo ti ka fun ninu majemu titun ati majemu lai lai ninu oro Olorun ti o ye ti o si lagbara ti ki toni je oro Olorun ti ki ye awon wonyi ni ati ri ileri pupo wi pe emi Olorun wa ni ara Jesu Kristi ni ilopo ti o rekoja ti Abrahamu ti o rekoja ti Mose ti o rekoja ti Joshua ti o rekoja ti Elijah ti o rekoja ti Elisha emi Olorun ti o wa ni ara Jesu Kristi ti o rekoja ti Davidi ti o rekoja ti woli kankan ti ati ri ninu aye ri ti o rekoja ti iranse Olorun ti o wa yala ni majemu lailai tabi ni majemu titun emi Oluwa ti o si wa lara Jesu yi lo je ki o so fun wa wi pe ohun yo fi iriran fun awon afoju somo ki a to mo we pe bawo ni a se le gba eran wo ni owo Jesu bi a ba foju ki o le la oju wa o ye ki a mo awon wo ni bibeli n pe ni afoju nitori o se se nigba ti o gbo we pe a fe so lori iriran fun awon afoju o sese ki o dide ki o gbe bibeli re ki o ma lo si ile wi pe igba ti won ba fe so eyi to kan mi ma pada wa nitori pe oju mi o fo mi o te ti igbe gaga si oju ri ko si bo se le jina to bi n ba wo e lo kan ma mo pe lagbaja lo n bo yen awon eyan ti e ma so wi pe o dabi eni pe oju merin ni mo fi se oju meji nitori be bi a ba fe soro lori wi pe iriran fun awon afoju o sese ki o so wi pe eyi ni okan mi o si kan o bo ba gbo wi pe Jesu n se nkan kan o ye ki o ye ara re wo wi pe nje ohun ti Jesu n se yi ti o n fi iriran fun awon afoju nje mi o fe ni ipin nibe mo si gbagbo wipe onikaluko wa ni o fe ni ipin ninu ore Jesu ati ibukun ti Jesu Kristi mu wa sugbon je ki o ye wipe Jesu ni o ma nfi iriran fun awon afoju sugbon mo nbere ibere wipe awon wo ni Olorun ka si afoju awon wo ni iwe mimo kan mo won leti wipe afoju ni o sa lo si odo Jesu ki Jesu ki o ba le fun o ni iriran ni ori Isaiah ti mo nka fun o ni ori ikeji le ni ogoji lati ese ikeji din ni ogun o wi pe gbo eyin aditi ki e si wo eyin afoju ki eyin ki o le ri tani afoju mo gbagbo wipe ibere yi ni o wa ni okan re be ati n kigbe ti an kilo ti an kerara ti an so wipe Jesu Kristi ma n fi iriran fun awon afoju o n bi mi lere wipe ta ni afoju gbo idahun ti Olorun n fun o ni ese kọkandinlogun ta ni afoju bi ko se iranse mi tabi aditi bi iko ti mo ti ran ta ni afoju bi eni pipe ti o si foju bi iranse Oluwa o n so fun o iye ki o mi o to n so fun o wipe o ni ta ni afoju bi iranse mi o ni awon ti mo ran nise awon ti mo gbe oro Olorun le lowo awon ti mo fi oro igbala ki won ma kede re ti mo so fun o ni ko si afoju bi ti won awon mo lefi awon eya juda awon ti Olorun gbedide ni ile Israeli wi pe ki won je alore ati ajihin rere fun awon egbe won toku ni olorun wa nke si won o ni egbo eyin aditi won ba wo fe fe fe won so pe tani olorun ba soro o leyin ni o ni eri eyin afoju won ni tani olorun pe ni afoju o ni eyin iranse mi ni awon ni wasu awon ti won gbe bibeli awon ti won gbadura

Orin Dáfídì orin ọgọ́rùn-ún sọ wípé èmi ó ròyìn oore àti àánú sí Olúwa Olúwa. Èmi ó kọrin, èmi yóò máa yọ̀ ní ipa ọ̀nà rẹ̀ pípé ní ẹsẹ̀ ìkẹta. Ó ní ẹ máa ṣògo ní orúkọ rẹ̀ mímọ́. Bí a ṣe ń dìde dúró ká di ojú wa ká gbọ́ wa sókè, ká sọ pé Olúwa mo dúpẹ́ lọ́wọ́ ọ̀rọ̀ o. Olúwa mo rògbé ṣe púpọ̀ púpọ̀ pé mo wà láàyè lónìí láti fojú rí ìpàdé yìí. Fi ọpẹ́ fún Olúwa, yí orúkọ rẹ̀ yìí gbéga. Òun ló yẹ láti yìn, òun lọ́ba àwọn ọba, òun ni alágbára, òun ni Ọlọ́run tó yí ìgbà padà, òun ni ọba tí ń jẹ́ ìmìnì. Gbé ọwọ́ sókè sí ìrì nípasẹ̀ rẹ̀ pé o wà láàyè lónìí yìí Ọlọ́run, pé o wà lókè ìpẹ̀dú pẹ́lọ́wọ́ Ọlọ́run láti rí ọjọ́ òní, láti rí ọ̀sẹ̀ yìí, pé Olúwa yóò rìn ní ọ̀nà àgbàyanu, pé o wà lára àwọn alààyè lónìí yìí orúkọ rẹ̀ lógo yìí gbéga. Fọpẹ́ fún òun lọpẹ́ yẹ, rí i dájú pé òun lanu, òun sọ fún Ọlọ́run pé mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Rí i pé àkókò ọpẹ́ ló wáyé, òun sọ pé Olúwa mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀, Olúwa mo yìn ọ́, Olúwa mo gbé ọ̀gà, Olúwa mo sìn ọ́, Olúwa mo bọ́lá fún ọ, Olúwa mo yìn ọ́. Jẹ́ kí n gbóhùn rẹ pé òun gbóṣùbà ọpẹ́ sí Ọlọ́run, jẹ́ kí n gbóhùn rẹ pé òun fi ọpẹ́ fún Ọlọ́run. Ìbéèrè wa, ọpẹ́ wa gbọ́dọ̀ ju ìbéèrè wa lọ. Gbàgbé nípa nǹkan tó fẹ́ ṣe, wọ́n sọ máa yìn pé o wà lára àwọn alàyè lónìí. Bẹ́ẹ̀ ni, kì í ṣe pé bóyá o tọ́ sí o, kì í ṣe pé bóyá ẹ̀tọ́ rẹ ni o, ṣùgbọ́n àánú Olúwa ni o. Eléyìí tó dá ẹ̀mí rẹ sí láti wà láàyè lónìí o. Nítorí náà, yí orúkọ rẹ̀ lógo yìí gbéga. Bọ́lá fún òun lọpẹ́ iyẹ. Ní orúkọ Jésù alágbára ńlá gbàdúrà. Bẹ́ẹ̀ ni, inú mi dùn pé ẹ ṣàmìyẹn, ẹ ṣeun. Ní orúkọ Jésù alágbára ńlá gbàdúrà. Bẹ́ẹ̀ ni, à ń bọ̀ díẹ̀ díẹ̀. Àwa fẹ́ fi ọpẹ́ sí Ọlọ́run nípasẹ̀ ìsọ́jú ìta gbangba yìí. Èyí ni ọdún karùn-ún tọ́lọ́run ti ń lo bàbá wa ní Olúwa, tí Ọlọ́run ti ṣe pàṣẹ ọ̀ṣẹ́ṣẹ́ ìyàmẹ̀ ṣẹ́ ìyanu fún ohun tó ń ṣe látàtẹ̀yìn. Àfẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tọ́lọ́run a tún ṣe lónìí, a ó dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ohun tọ́lọ́run máa ṣe ní gbogbo ìpàdé yìí, tí ìpàdé yìí tó máa fi wáyé

Ọlọ́run tó ga ni, fi ọpẹ́ fún o, fi ọlá yìí fún o, bóṣùbà yìí fọlọ́run o, fún ohun tọ́lọ́run ṣe látàtẹ̀yìnwá. Òun ló yẹ ká yí, òun ni Ọlọ́run alágbára, òun ni Ọlọ́run tó yí ìgbà padà, òun lọba tí ń jẹ́ èmi ni. Fi ọpẹ́ fún o, fi iyì fún o, ní orúkọ Jésù alágbára lálágbàdúrà. Fún ohun tọ́lọ́run aṣe ní pàtó lónìí àti ní gbogbo ìpàdípàdé a fi wáyé, ẹjẹ́ alanu ká fọpẹ́ fún o, dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Fún ohun tọ́lọ́run aṣe lónìí àfohun tọ́lọ́run aṣe ní ayé tìrẹ gan-an, torí yóò gbà ọ́là, torí pé yóò dá ọ nídè, torí pé yóò rà ọ padà, torí pé yóò sọ́ òmìnira. Yìí kótó ẹ̀ tó ṣẹlẹ̀, fọpẹ́ fún o, jẹ́ gbóhùn ọpẹ́ rẹ o, la ẹnu rẹ kó o fọpẹ́ fọlọ́run bẹ́ẹ̀ ni. Fún ohun tọ́lọ́run aṣe lónìí àti ohun tọ́lọ́run aṣe ní ayé tìrẹ gan-an, àti níbikíbi tí àwọn ènìyàn wa tán ti ní àsopọ̀ pẹ̀lú wa báyìí, ohun tọ́lọ́run á ṣe ní ayé tirẹ̀ ní. Gbé orúkọ mímọ́ rẹ̀ ga, fọpẹ́ fún, gbé ga, bọ́lá fún, rántí o. Ohun rere láti máa fi ọpẹ́ fún Ọlọ́run yìí. Bó ṣe ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni, òun ló máa mú ohun tọ́lọ́run ṣohun lájù bẹ́ẹ̀ lọ. Ní orúkọ mímọ́ rẹ̀ lógo, gbé ga, fóhun tọ́lọ́run á ṣe láàrin wa lónìí, fóhun tọ́lọ́run á ṣe nú ayé tìrẹ gan-an, nú ayé tìrẹ gan-an, ó máa ṣohun ńlá o. Fọpẹ́ fún, fìyìn fún, fọpẹ́ yìí fọlá fún, fìyìn fọlọ́run wà yìí, òun láti máa yìn. Ní orúkọ Jésù la gbàdúrà. Báyìí a fẹ́ bèrè nkankan lọ́wọ́ Ọlọ́run, a fẹ́ sọ pé bàbá, nínú ìsọjí ìta gbangba yìí, ohun tó ti ṣe rí tẹ́lẹ̀ láti ìgbà tí bàbá wa ní Olúwa ti rin káàkiri gbogbo àgbà ńlá ayé ní ọ̀tà yìí, Olúwa ṣe láàrin wa lórúkọ Jésù. Ẹjẹ́ alanu ká pàṣẹ ẹ o, ẹjẹ́ alanu ká pàṣẹ ẹ o, ká kéde ẹ o. Ohun tí ìwọ Ọlọ́run ò tí ṣe rí láti nǹkan bí ọdún márùn-ún sẹ́yìn, láti iṣẹ́ ìránṣẹ́ ìbá wa ní Olúwa, ohun tí ó ṣe lónìí yóò ṣẹlẹ̀ nínú ilẹ̀ yìí lónìí. Ní Anglican Grammar School lọ́tà, Olúwa ṣe, Olúwa jọ ṣe, Olúwa ṣe, Olúwa ṣe. Eléyìí ni oṣù kẹjọ, ọjọ́ ìbẹ̀rẹ̀ ọ̀tún, ọjọ́ ìbẹ̀rẹ̀ ọ̀tún yóò ṣe ohun tuntun. Ó ti ṣèlérí pé òun wá ṣe ohun tuntun. Olúwa máa ń retí o, Olúwa ń retí o, pé níbi ìpàdé yìí lónìí ṣe ohun tuntun. Ohun tuntun ní gbogbo ọjọ́, ní gbogbo ọjọ́ lónìí lọ́la títí lọ di ọjọ́ ìsinmi, ohun tuntun lójoojúmọ́, ohun tuntun lójoojúmọ́, ohun tuntun lójoojúmọ́, ohun tuntun lójoojúmọ́. Rí i dájú pé òun gbà ń béèrè o, rí i pé òun béèrè bákòkò yìí o, àkókò ìbéèrè lélẹ́yìí o, ní orúkọ Jésù la gbàdúrà. Àwọn tó ń bọ̀ lọ́nà, Ọlọ́run alágbára mú ṣiṣẹ́ wọn yá kankan, àrìdìdó bí àwọn tó ṣe ń rò ẹ̀ bóyá kí n lọ àbí má lọ, ẹ̀mí mímọ́ lọ mú wọn wá máa bọ̀ wọn bọ̀. Ó yá ẹ̀lànà kẹ ìpàdé bẹ́ẹ̀, a fẹ́ kí gbogbo orí àga kókó pẹ̀lú àwọn èèyàn, kí bí kókó bàmù gbogbo ibi ká ti ń bọ̀ ní ìlà oòrùn, ní ìwọ oòrùn, gúúsù àti àríwá. Ọba bá nípa agbára rẹ̀ máa mú ọbọ̀, máa yọ̀ǹda wọn, gbogbo ìdíwọ́ lọ́nà wọn mú kú ìdíwọ́ yìí, gbogbo ìdíwọ́ lọ́nà wọn Ọlọ́run máa mú kú o, kọ́ máa sáré wọ̀ tètè báyìí, kọ́ máa bọ̀ báyìí. Gbogbo àwọn àlejò wa, àwọn àlejò wa, àwọn ọmọ ìjọ wa, àwọn tá a pè, gbogbo wọn pátá la retí kọ́ máa bọ̀ báyìí. Nkankan kò ní dí wọn lọ́wọ́, ohunkóhun nípa tara kò ní dí wọn lọ́wọ́, ní orúkọ Jésù la gbàdúrà. A fẹ́ gbàdúrà fún bàbá wa ní Olúwa,
a o so pe loni o ona to o ti igbalo won ri ni ilu ile Anglican Grammar School Oluwa lo baba wa lo Oluwa fun wa loni loruko Jesu eja la lo ka pase sinu aye baba wa eja so be Oluwa ko famo ro eyan won lakoto ifamo royo to ga ko wa sori won be ni ina Olorun tori pe Olorun wa ina ajo ni run ni o ma ro won ibi gbogbo ni aro ati ni loni ni ona agbayanu juta te iwalo Olorun a lo won fun wa be ni ifamo royo to ga Olorun a da le won lori ifamo royo ikare oyo kari gbogbo agba laye ikare oyo to kari gbogbo laye ni Olorun ayo da fun won loruko Jesu ifabe oyo ni gbogbo agba laye Oluwa ko tu da le won lori ani nibi yi a fe ri ohun tuntun ohun ti o ti sele ri se mo le gbohun ina dua gbadua o gbadua o ni oruko Jesu la gbadua a fe gbere le kin to gbadua fun a fe gbadua Oluwa beni wo Oluwa mo ni ko beni wo lanu ko so be Oluwa beni wo mayo mi koja o Oluwa beni wo Oluwa beni wo Oluwa ni gbogbo igbe aye mi be wo Oluwa beni wo Oluwa beni wo maya mi koja o Oluwa mo wa nbi o Oluwa mo wa nbi o Oluwa mo wa nbi o Oluwa beni wo Oluwa beni wo mo wa nbi Oluwa beni wo to ba be wa ri gba ma di ma panu mo lanu ko so pe Oluwa beni wo ibi ti e ti ni aso pelu wa ni Nigeria ni bi ni Africa ni gbogbo agba laye ebe ko Olorun ko beni wo bo Olorun ba be wo ni wa bakan na mo bo ba ri owo ibewo Olorun ni wa bakan na mo idile to ba be ibi te ti ni asoko pelu wa Oluwa beni wo nipa temi nipa tara nipa tete inawo nipa ti ebi oni gbogbo iha Oluwa beni wo ri daju ko nbere bayi akoko ibere leyo o ibewo Olorun ibewo Olorun ibewo Olorun Olorun beni wo be gbogbo iha igbe aye ebe abi aye mi Oluwa beni wo a ti se ni oruko Jesu la gbadua Olorun alagbara adupe pe eyin lana lona titi lai lai adupe fun ijolo to yin adupe fun ore yin adupe fun aye wa adupe fun anu yin adupe to pe gbogbo adua le nda o e n se ju be lo nkan ta nbe lo iwo ba ta bere Oluwa ti dawo e pelu o dawo elija pelu ina Oluwa fi na da wa na lo pelu abe asi ise iyanu loruko Jesu e o seju ibere wa lo lojo oni loruko Jesu adupe Oluwa to pe ti gbo adua wa ni oruko Jesu alagbara lalagbadua e se ami to tobi o

dìde dúró lórí ẹsẹ̀ wa bí a ti fẹ́ lọ képe orúkọ Olúwa. Ẹ jẹ́ ká dìde dúró nínú orin Dáfídì orin 100:7. Mo ka ẹsẹ̀ ìkíní orin Dáfídì 100:7 láti ẹsẹ̀ ìkíní. Ẹ fi ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Jẹ́ kí àwọn ẹni àpadà Olúwa kí ó wí bẹ́ẹ̀, ẹni tí ó rà àpadà kúrò lọ́wọ́ ọ̀tá nì, ó sì kó ọjọ́ láti ilẹ̀ wọn nì wá, láti ìlà oòrùn wá, àti láti ìwọ̀ oòrùn, láti àríwá, àti láti gúúsù wá. A fẹ́ yin orúkọ Olúwa tó rà wá padà. A fẹ́ mọ rírì Ọlọ́run fún ohun tọ́lọ́run ṣe nú ayé wa. Olúwa, ó ti mú wa wá láti ìlà oòrùn, àríwá, ó ti mú wa láti gúúsù àti àríwá. A fẹ́ yin Ọlọ́run fún oore rẹ̀ nú ayé wa, àánú rẹ̀ tá ń gbádùn lójoojúmọ́. Ẹjẹ́ alanu báyìí, ẹjẹ́ yin Ọlọ́run, ẹjẹ́ gbàdúrà ká fìyìn forúkọ Olúwa, ẹjẹ́ yin lógo, ẹjẹ́ gbé orúkọ rẹ̀ ga, ẹjẹ́ gbàdúrà o. Ẹjẹ́ kí alanu ká fìyìn forúkọ Olúwa fún oore rẹ̀ nú ayé tiẹ̀ gan ní pàtó. Lẹ́nu rẹ̀ kó yin orúkọ Olúwa nítorí ìyanu rẹ̀ lórí ayé rẹ̀ fìyìn fún, fi gbogbo ògo fún, gbé orúkọ rẹ̀ ga. Yí orúkọ Olúwa lógo. Ọlọ́run dáadáa ni, Ọlọ́run títóbi ni, Ọlọ́run olóore ni, Ọlọ́run ológo ni. Àánú rẹ̀ ó dúró títí láéláé, ní orúkọ Jésù la gbàdúrà. A fẹ́ fi Ọlọ́run sí pẹ̀lú gbogbo ọkàn wa, pẹ̀lú ẹ̀mí wa, pẹ̀lú gbogbo ọkàn wa pátá. A fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìsọyìta gbangba yìí. A fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún bàbá wa ní Olúwa, fún ohun tọ́lọ́run ti ń ṣe ní ìsọjú ìta gbangba tẹ́lẹ̀, àtohun tí Ọlọ́run máa ṣe ní àkókò yìí nínú ìsọjú ìta gbangba yìí ní ìwọ̀ oòrùn Ògùn. Ẹja yin Ọlọ́run lógo, ẹja fọ̀pẹ́ fún, nítorí Ọlọ́run yóò gba ọkàn là. Ẹja gbé ga, Ọlọ́run yóò ṣèwòsàn gbogbo àwọn tó jí aláìsàn. Ọlọ́run á gba ìdáǹde. Ẹjẹ́ yin orúkọ Ọlọ́run lógo. Àwọn tá ń dá, àwọn tí à ń pọ́n lójú, Ọlọ́run á tú wọn sílẹ̀. Àwọn tí èṣù dè tọwọ́ tẹsẹ̀ wá dòmìnira lónìí. Ẹjẹ́ yin Ọlọ́run, ẹjẹ́ gbé ga, ẹjẹ́ gbé ga. Ọlọ́run á ṣe ìyanu láàrin wa lónìí. Ẹ fi gbogbo ògo fún, ẹ fi gbogbo ìyìn fún, gbé orúkọ rẹ̀ ga. Ní orúkọ Jésù la gbàdúrà. A fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá wa ní Olúwa. A fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún màmá wa pẹ̀lú ní Olúwa. A fẹ́ fi gbogbo ìyìn fún Ọlọ́run, gbogbo ọpẹ́ wa nípasẹ̀ wọn bí wọ́n ṣe dàgbà tó. Òun ńlá àtòlu ìyanu tọ́lọ́run tipasẹ̀ wọn ṣe. Ẹjẹ́ yin Ọlọ́run nípasẹ̀ bàbá wa ní Olúwa, nípa bàbá wa ní Olúwa àti màmá wa ní Olúwa, fún rere tọ́lọ́run ń ṣe nípasẹ̀ wọn, fún ohun tọ́lọ́run ń ṣe nínú iṣẹ́ ìránṣẹ́ wọn. Ẹjẹ́ fi ìforúkọ Olúwa, ẹjẹ́ gbé Ọlọ́run ga, ẹjẹ́ fi gbogbo ògo àti ìfún. Ẹjẹ́ yìí o, gbé ga o, yìí o, ní orúkọ Jésù la gbàdúrà. A fẹ́ wá gbàdúrà ká sọ fún Olúwa. A fẹ́ kí ògo rẹ̀ sọ̀kalẹ̀, agbára rẹ̀ kó sọ̀kalẹ̀. A fẹ́ rí ògo Ọlọ́run àní níbí látàlẹ́ lọ lórúkọ Jésù. Ẹjẹ́ gbàdúrà o, ẹjẹ́ fi ọjọ́ òní lọ́lọ́run lọ́wọ́. Agbára Ọlọ́run kó fún gbogbo àyíká yìí, ògo Ọlọ́run kó fún gbogbo wa níbí. Àwọn agbára rẹ̀ kó jẹ́ kó tóbi láàrin wa lónìí o. Ẹjẹ́ gbàdúrà ká sọ fún Olúwa o. Ọlọ́run á kúkú ṣe.
a o ni iri farahan re laarin wa agbara re ani ninu isoju ita gbangba tote yi eje yi logo tori pe olorun a se ni oruko jesu la gbadura olorun se lere pe iwa se ototo awa fe so fun lo pe oluwa ninu isoju ita gbangba eleyi oluwa wa se ototo lana aye wa laarin wa ninu ijo wa eje gbagba kan fun oluwa o oluwa se ototo oluwa se ototo ni oruko jesu la gbadura baba olore ofe adupe lowo yin a fi foruko mimo yin agboriga a fi gbogbo eyin atope fun yin tori pe nte je adupe nitori e ko papo e ti mu papo si waju yin gege ba ti ko odo yin olorun ni awo eniyan yin yo ko jopo si ba se papo si waju yin lale ya ngbadura pe e fi farahan iro ati agbara iro laarin wa lale iloruko jesu e o se yanu laarin wa o oruko yin ni kan soso ni a o si di aye logo ni o di aye logo ni a o gbega ni oruko la jesu adupe baba o a fe gbadura a fe dupe lọrun baba wa ni oluwa fun iya wa ni oluwa a fi gbogbo ope fun yin o ki oruko yin ko di aye logo si nipasẹ wo loruko jesu adupe baba ni oruko jesu alagbara nla lagbadura ami bi a o se dide do lori ese wa nibe a fe ko ore ajumoko wa ninu iwe ore wa ti a ninu iwe ore wa ni o ha ti to jesu wa ore kejidilogoji 38 ore 38 lo wa e 38 38 o wa ti to jesu lo fun iwelu mo a wo ninu eje odu agutan iwo ha ngbekele ore ofe re awo ninu eje odu agutan wa nba olugbala rin lojojumo awo ninu eje odu agutan wa nsimile eni ti a kan mogi awo ninu eje odu agutan aso ore funfun lati pade oluwa omo lawu ninu eje odu agutan okan re mura tan fun ile didan loke kawu ẹ̀họ́ nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùtàn bọ́ ẹ̀wù orí ẹ̀ṣẹ̀ sí apá kan kó o sì wẹ̀ nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùtàn ìṣọ̀kan ìṣọ̀ fún gbogbo ọkàn àìmọ́ jọ̀ọ́ lọ wẹ̀ nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùtàn ahàwẹ̀ ọ̀ nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùtàn fún ọkàn aṣọ ọ̀rẹ́ ra funfun ó sì mọ̀ lọ́wọ́ awẹ̀ ọ́ nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùtàn. Nílé ìwé orin ìrìn tó lè jọ wa orin kejìdínlógójì 38 wà 38.

0: the name of the Lord.
1: A fe yin oko Olorun logo eyin ara. E ti a wa ni gbogbo se bi a fe ko Olorun lonu adua. A fe gbadua orile ede. A o ni ye dupe lowo Olorun fun o ti sai ta gbagba e ti se latata iwa. E ti a lanu ka fi oruko Oluwa iwo sayi. Wo fogo fun iwo gbe oruko re Oluwa Olorun iga. Opolopo nkan wo sele ise ami ise iyanu opolopo egbegberu awon eyan milioni awon eyan ni o je pe isorita gbangba e ti mu wa si odo Oluwa eja fi ope fun Olorun eja yin oruko Olorun lugu Olorun wa dara o ope ye iyin ye eja lanu ka fi po fun Olorun ninu ore David ore kerindinlaadorun ni ese ikesan o ni iwo ni o joba ninu oko nigbati gbogbo orile ede ni yoo kojo siwaju re lati yin oruko logo tori pe Olorun ti se o nla fun wa ati ri opolopo to wa sodo Oluwa ati ri awon afoju to riran ati ri awon ajoju to riran ati ri awon oku to jidide ise ame ati ise iyanu mu ti sele nipa iso ita gbangba yi eyi si ni ise Oluwa o ye ka fope fun ka mo ore Olorun se agbara ipa re ni oruko Jesu a o gbodo koju lakan ma lo sinu eyan bi adua to ku ara ani ni ojo akoko nu iso ita gbangba yi ti a pe ni isodo to nla nipasẹ Kristi nitori na a o lu awoko die lati fi ope fun Olorun fun ohun t'Olorun ti se lorile ede ni oruko Jesu Olorun ma tobi o ohun nla ni eri ti a n gbọ ni gbogbo agba nla aye nitori ohun ti Olorun se nipa ise ijo ita gbangba yi eje a fope fun eje a gbe ga o ni ere yi ni a ko ni sa iwaasu re ni gbogbo agba nla aye lati jẹri fun gbogbo agba nla aye gbogbo orile ede nigba naa ni ofin ade ati ri aso tele ta muse nipasẹ isejoju ita gbangba yi to n waye pe ohun nla lo ma n sele opolopo orile ede lilekun e n si gbogbo irere to titi mo irere tele lati si eyi ni ise Oluwa o Olorun lo le se o eyi ni ise Oluwa eje a fope fun ati ri pe opolopo awon ohun kuta idigbolu nipa ti esin esin gbogbo idigbolu to je to di awon elesin mu nipa ijejo si yara n bayi ohun lati mu ku o awon elomiin ti ni asopo pelu awon ise orisirisi lati fun wa ni anfa lati wo orile ede lo eleyi ta o lere tele eje a fope fun eje a yin oruko Olorun wa logo lope la o so nigbeyin pe ijoba aye yi yoo je ti ijoba Olorun wa ara eleleyi pe ọrọ Olorun jade ere Olorun a gbọdọ jade lọ fun gbogbo korokodun gbogbo agba nla aye lati fi han pe ipa tiwa ti sa isoyita gbangba yi ara eni o eleyi ni a n se lọwọlọwọ bayi lati mu irosodo gbogbo eyan gbogbo agba nla aye eje fope fun Olorun iye oruko Olorun logo ni oruko Jesu alagbara nla lagbadura bibeli wipe eniyan ko le ri nkan gba bi ko se pe a fi fun latodo Olorun wa latodo Olorun alagba o ti pe aba wa ni Oluwa awon oludasile isoni ita gbangba olusagutan Dr. WF Kumuyi lati je aarin gbogbo ọpọ iroyin ni igba ikeyin a fe fun Olorun fun won nipasẹ won eje ala ilu wa o ka dupe lọwọ Olorun nipa owó agbára ẹ lórí bàbá wa ní Olúwa ìránṣẹ́ Olorun ẹjẹ́ a dúpẹ́ lọ́wọ́ Olorun fún oko Olorun ayé wọn ká dúpẹ́ lọ́wọ́ Olorun fún ipa Olorun ká dúpẹ́ lọ́wọ́ Olorun fún agbára ẹ ká dúpẹ́ lọ́wọ́ Olorun fún ìlera ká dúpẹ́ lọ́wọ́ Olorun fún ẹ̀mí wọn tó ń dá sí ìfàmì òyìn Olorun rẹ̀ ọ̀fẹ́ Olorun ayé wọn ẹ̀mí Olorun lórí wọn ní orúkọ Jésù ẹjẹ́ ayé Olorun àti rí ohun ńlá àtàlágbára tó ń ṣẹlẹ̀ nípasẹ̀ ìránṣẹ́ Olúwa yìí Olorun ló pè wọ́n jáde ní àwòkù bí eléyìí fún inú ìran yìí nítorí náà ẹjẹ́ a mọ rírì agbára ọwọ́ Olorun ká sì fi ọpẹ́ fún Olorun fún ohun tó ń ṣe nípasẹ̀ àbáwá lórí orúkọ Jésù ẹjẹ́ a lanú ká fún ọpẹ́ fún orúkọ Olúwa ẹjẹ́ a kàn fi ọpẹ́ fún Olorun ẹjẹ́ a gbé Olorun wa yìí ga ó jẹ́ àkókò àgbàyanu ní ọwọ́ Olorun nípasẹ̀ wọn ẹjẹ́ a dúpẹ́ lọ́wọ́ Olorun fún màmá wa ní olú ọmọ mínísítà Olorun fún wọn láti já látìlẹ́yìn wọn ní orúkọ Jésù ẹjẹ́ a dúpẹ́ fún oko Olorun ayé wọn agbara Olorun ifamoye Olorun lori awon na ilera alafia tolorun fun baba wa nu Oluwa pelu eje dupe lowo Olorun fun won loruko Jesu fi ope fun Olorun yi oruko Olorun wa logo ni oruko Jesu alagbara lalagbadua ba se wa ori lojo ibere ti ipade yi a fe koko dupe lowo Olorun fun tolorun ma se ni ipade loni opolopo nkan tin sele sugbon eto pe opopo nbo lona mi o gbo we to bi pupo nbo lojo ona eje dupe lowo Olorun fun tolorun a se ni ipade ibe latoni lo ati dupe lowo Olorun fun to se tele ati ko fun Olorun tolorun a se loni ato ti o se ni akoko die nibi ipade yi nibi so ita gbangba yi eje dupe lowo agba Olorun a jade ipa re a lo ni ka gbo agba lara aye eje fope fo Olorun a wa si bi pelu re to ga se be ni to ba wa je be ni ireti olodo la ko ni saki o eje dupe lowo Olorun pe ohun gbogbo ti o je erongba okan wa lale yi ni ote yi wa ri igba lopolopo loruko Jesu lojo kini lola lotola ni gbogbo igba ti so ti a fi waye bo wa ta fi wa nbi o nla sele eje dupe ko ti e to sele loruko Jesu dupe lowo Olorun fun awon adari iranse Olorun eleyi to towo pelu baba wa ni Oluwa ninu ati lode awon ton sise iranse ninu ise iranse yi agbara Olorun to rin ti o je pe ibi a ma je ni awon orile ede nipa ile ita gbangba nipasẹ ere iloruko Jesu eje adupe lowo Olorun fun idahun sadura a o le dupe to fun ohun ta n ri sugbon ohun te so fun wa ni pe o tun ku o tun ku o tun ku yoo ma po si titi di ojo to ba gbẹyin ni oruko Jesu adupe Oluwa fun idahun sadura ni oruko Jesu alagbara lalagbadura bayi eje wa gbogbo lekaje ka ipade yi ni gbogbo ilede lọlọrun lọwọ pe bawo eyan se nwole wa opolopo okan yo duro wo fese mule nu ijoba ki se ko okan wa wa pe won ni nwa mo wa won ngba ti pade ba tan wa wa fese fe a o ni riwo sugbo bawo ni ifese mule awon eyan to wa eje gbadura awon to wole wa lote legbegberu ni won di omo leyin ni a o ko ni ona Oluwa ni won mura sile fun oro ni gbogbo to ba ya ni gbogbo ibi ta tin se pade ni gbogbo agba nla aye ni oruko Jesu adupe Oluwa fun idahun sadura ni oruko Jesu alagbara lagbadura awon orile ede mi si wa ni gbogbo agba nla aye ti ire ko ile ile ko ko ti sile a fe gbadura fun awon orile ede be pe ile ko a si gbogbo ile kurin yen a ja gbogbo wusu wusu ti o je ki to di re lowo ni awon orile ede be ni ilu awon ilekun iyan na aja eja gbadura kake poluko Oluwa be ni awon orikan awon ilede kan ti si sugbon opolopo ilede la ti de be fun isoyi ta gbangba eje fun irere Oluwa yi ni akoko yi idi ta fi n gbadura fun ilede niyan o idi ta fi n ke poluko Oluwa fun ilede niyan o nitori na a n pase bayi o lati bi pe gbogbo ilekun to ti a si gbogbo ohun to doju ona la o mu ku o irere yi ni o ma tan jade lo ni gbogbo orile ede gbogbo agba nla aye ni oruko Jesu adupe Oluwa fun idahun sadura aye oruko rimo eyin logo Oluwa o ni oruko Jesu to lagbara lagbadura gbadura fun re fiseju kan gbadura o n reti nkankan kini erongba e kini to fi wa lale yin so fun Oluwa igbala fun awon elese apẹ idapada wale ẹlẹsẹ to buru ju la o gba wa ni o la o awọn eyan mimọ la o sọdi mimọ awọn to ni sọdi mọ la o fi agbara mi Ọlọrun kun awọn to n taye ni lara a gba idande lale yi ọpọ nkan la n reti ni akoko yi ni odidi ọjọ mẹrin gbako yi ohun ọla Ọlọrun maa ṣe adupẹ fun idahun sadura o a fi ọpẹ ati ogun fun yi o ni orukọ Jesu to lagbara lagbadura mo ni lo mo ni Ọlọrun ti ṣe fun wa loruko Jesu ami. Ẹ kí aleluya. Mo fẹ́ ko yíjú fẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ pé káàbọ̀ sínú ìsọjí ìtàsálẹ̀ yìí sọ fẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ tó ń sọ fẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ pé mo ní kó o káàbọ̀ sínú ìpàdé ìlálẹ̀ yìí a fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a kì í káàbọ̀. sáàrin wa lórúkọ Jésù gbogbo orí pátá fún ìsọjí oṣù kẹjọ yìí tí ó ń wáyé ní ọ̀tà níhìn àtìmú inú mi dùn lásán pé bàbá wa ní olúwa àwọn tí wọ́n jẹ́ olùdásẹ̀lẹ̀ sórí ìta gbangba yìí wọ́n wà níkàlẹ̀ bàbá ẹ káàbọ̀ o nítorí náà mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé màmá wa ní olúwa pẹ̀lú màmá ẹsà kúmú yìí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ wọn ẹ káàbọ̀ mà ẹ kí alleluya ọlọ́run á ṣe ń lóore pàǹkà ìpàdé yìí yóò jẹ́ ìpàdé máni gbàgbé àninú ayé ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ jésù bẹ́ẹ̀ ti mọ̀ ìsọ̀rí ìta gbangba yìí òun ni ètò tí ọlọ́run bẹ̀rẹ̀ fún ògo rẹ̀ èyí sì ni ọjọ́ àkọ́kọ́ á tẹ̀síwájú lọ́la àlàmísì bákan náà lọ́jọ́ ìjímọ̀ lọ́jọ́ sátidé àwa pa lọ́jọ́ sunday mo fẹ́ kẹ́ ẹ lóye nǹkan kan pé ìpàdé ìtọ́lá ọ̀nà méjì ló máa wáyé ìkan àání ìpàdé gbogbo àwọn onígbàgbọ́ láàárọ̀ ní pentecostal fellowship of nigeria nínú ìjọ wọn bẹ́ẹ̀ láago mẹ́jọ láàárọ̀ ọ̀la nítorí náà afẹ́kọ̀ ẹ wà ńbẹ̀ ṣùgbọ́n ìrọ̀lẹ́ ìsọjí ó máa wáyé nílẹ̀ ìsọjí títí dìgbà tí látòní lọ lọ́la ọjọ́ jímọ̀ ọjọ́ sátidé àtọjọ́ sunday ní gbogbo ìrọ̀lẹ́ la ó máa wá fún ìsọjí ìta gbangba ṣùgbọ́n lọ́la láàárọ̀ ọ̀la yóò jẹ́ ti àpéjọ gbogbo onígbàgbọ́ ní ìjọ pentecostal fellowship lọ́hùn lọ́tà ní ìlú ọ̀tà lélẹ̀ máa wáyé nípa ọ̀rọ̀ ọ̀fẹ́ ọlọ́run lọ́jọ́ sátidé àwọn ọ̀dọ́ wa àwọn ọmọ yunifásitì àwọn agùnbánirọ̀ wa àti àwọn ọ̀dọ́ wa akọ́ṣẹ́mọṣẹ́ ẹ máa wá papọ̀ fún ìfagbára wọni àwọn ọ̀dọ́ lọ́jọ́ sátidé fún gbogbo àwọn ọmọ ilé ẹ̀kọ́ gíga àwọn agùnbánirọ̀ àwọn ọ̀dọ́ làǹgbá gbogbo yín pátá láàrin lọ́jọ́ sátidé yóò jẹ́ àkókò àlùyọ ẹ̀kámi a mọ̀ lóore pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ èèkàn ló wà láàrin wa lálẹ́ yìí a ní àwọn bíi bóyá mo lè ti ẹ̀ka gbogbo wọn tán bóyá mi ò bá korúkọ yín dáadáa ẹgbà mi bẹ́ẹ̀ o ẹ má bínú a ní níhìn olùṣọ́àgùtàn ọlá ọmọ isaac ẹni tó jẹ́ president àwọn ní sàgámù ní tiwa abákan náà a ní brother joseph ezekiel ti mantu prayer ministry ní sàgámù ẹ̀ka àbọ̀sà pastor balogun solomon láti kan lọ́tà wọ́n wà ń bí ẹ̀ka àbọ̀sà pastor joseph kayode adedeji ẹni tó jẹ́ akápò kan wọ́n wà ń bí láàrin wa ẹ̀ka àbọ̀ o bákan náà ni professor samuel bámidélé oyè bámidélé àwọn láti anchor university lẹ́kọ̀ọ́ náà ti wá bákan náà a ní national coordinator dscf pastor ẹ̀ka àbọ̀ o a ní mrs comfort titilayo bámidélé àwọn obìnrin fún dscf lẹ́kọ̀ọ́ àwọn gan pẹ̀lú wà ń bí ẹ̀ka àbọ̀ mà a ní pastor raji samuel tí wọ́n jẹ́ alága kan ní ìsúkè area ní ìyẹ́sí lọ́tà ń bí a ní pastor sim sam ọláwòye pfm regional coordinator ní àwórí àkọ́kọ́ ẹ̀ka àbọ̀sà ẹ̀yìn ni ẹ gbà wá lálejò lọ́la fún ìpàdé gbogbo àwọn onígbàgbọ́ akin káàbọ̀ lórúkọ olúwa o evangelist olúwàbígbàmdélé ní adóodò ọ̀tá ẹ̀ka àbọ̀ o pastor sọ́nẹ́yẹ káyọ̀dé ccc ìfẹ́ olúwa paris ìjọ ṣẹlẹ̀ ní ìfẹ́ olúwa kì í ṣí afọbajẹ lọ́tà akin ẹ̀ka àbọ̀ lórúkọ olúwa o reverend michael alága kánù reverend michael olúwaṣẹ́gun akíbọ̀rọ̀ alága kánù adóodò ọ̀tà ní bíi ẹ̀ka àbọ̀ o ẹ̀yin lẹ́gbàá ọlálejò lánàá ẹ̀ka àbọ̀ sà kọ́lọ́hún bùkún fún iṣẹ́ ṣeun púpọ̀ púpọ̀ sà bákan náà mọ rírì ìfarahàn àwọn ohun tẹ́ ẹ ṣẹ̀wọ́ láti ṣe pastor alabi matthew ìjọ jesus army lọ́tà ń bilẹ̀ ti wá ẹ̀ka àbọ̀ pastor kẹ́hìndé orímọládé nfm lọ́tà akin ẹ̀ka àbọ̀ lórúkọ jésù praise dominic ogundipe àwọn tó jẹ́ Provider Mother Joy Lota Ekaabo Michael Olaleye CNS Oke Alaafia Alafobaje Aki Ekaabo loruko Oluwa baka na awon ikan mi wa laarin wa Reverend Dr. Modusi Regional Coordinator ni Owo 1 Reverend Dr. Ibaka Aki Ekaabo sir Pastor Mrs. Kay Dori Molade Aki li oruko Oluwa Archbishop Toyin Babatunde Akeyin na kaabo Reverend Dr. Larry Waju Jesu fe fun mi Jesu je fun mi Regional Coordinator Yewa Wori Eko Akoko Akeyin ni oruko Oluwa o Pastor Emi Alabi Akeyin na o Pastor Timomi Salami awon ti won je akowe ni Anko University Kaabo Primary Dr. M Olaleye Akeyin na o Chief Dominic Odidipe Akeyin Kaabo baka na Pastor Olaomo Isaac Eina Akinyi o Chief Ajani Baale Egun Eina Kaabo sarin wa o Pastor Raji Samuel Akinyi Kaabo ni oruko Oluwa Jesu Christ amoriri Oluwa ṣugbọn nu eto yi bakan na ani awon adari ipinle wa ni ijo Depalef ni bi ni iwo oru ni yi mo fe ki en to jesuna coordinator ofasi awa iyen ni pastor mommy ayo afolabi ni oyo center ikin kaabo bakan na ani pastor ati mommy egujobi lati arin gbugbu egun e na e kaabo sa e kaabo ma awon ti o gba wa lejo tan fun aduro tan dari wa nu aduro pastor joseph fasomi akeyin na kaabo ati mommy fasomi akeyin na kaabo ani pastor ayom lati iwo ilawo ogun ani pastor biola adeniran ati mommy adeniran lati iwo oroyo ilawo oroyo pastor ati mommy michael aroleba lati iwo oroyo gusu oyo mommy ati adebiyi akeyin na kaabo loruko oluwa pastor ati mommy Jacob Asobiojo lati ilu Ondo la won ti wa aki kaabo ni oruko Oluwa bakan na aki pastor ati mommy Priscilla Bramon lati Ondo la won na ti wa e kaabo o bakan na aki pastor ati mommy Ola Oguniyi lati Ekiti la won ti wa aki kaabo loruko Oluwa pastor ati mommy Isaac Olugbogi lati Ekiti la ona ti wa ke kaabo ruko Oluwa ani pastor ati mommy Kayode Ogutuyinbi lati Osun Akoko e kaabo sa bakan na gbogbo yin patapata te wa nbi la ki kaabo o eyin lalejo wa eyin gan le gba lalejo eni pataki laarin wa mo ti gbadura pe ibuku Olorun a wa pelu yin titi be se n tesiwaju ninu ipade iloruko Jesu e ma gbagbe o nipa oro ofe Olorun oni loju akoko ipade yin tesiwaju lola lotun la lojo merin titi dojo marun ojo isimi nipa oro ofe Olorun emi awon na ma wa nbe eyin ko inu mi adun pe eun na wa nbe Olorun a se ilore a ti buku yin lopolopo be se nwa loruko Jesu ba se nduro di eto to kan mo fe ki a mo eleyi pe Olorun mu yin wa lati wa buku yin ami en to wa legbe so pe Olorun mu e wa lati buku fun o so fe en to wa legbe be ibuku Olorun lati je ba nta lenu aye yin aki kaabo loruko Oluwa o bayi a fe mu orin lati awon region ipinle atun gbogbo agbanla aye wa se ti bo wa.

0: When we were making the announcement,
1: nígbàtí à ń ṣe ìfilọ̀lẹ́ kan,
0: I congratulated you and welcomed you to
1: the
0: UK.
1: Mo kí káàbọ̀ sínú ìsọjú ìta gbangba yìí.
0: Because
1: nítorí
0: one of the highlights of GCK.
1: Ohun tí ìsọjú ìta gbangba máa mú wá ní ọ̀pọ̀lọpọ̀ ọdún.
0: Past 5 years.
1: Bí ọdún márùn-ún sẹ́yìn, òun ni ẹ̀rí ló mú dání.
0: Every time,
1: ní gbogbo ìgbà tá a bá ti gbá papọ̀ bí eléyìí,
0: God,
1: Ọlọ́run, ó máa ń jẹ́ olóore sí wa. Mo ti gbọ́ Ọlọ́run gbọ́ pé ìwọ náà á jẹ́ ẹni tó máa lẹ́rìí lálẹ́ yìí. Abémi nìkan ni máa lẹ́rìí. Ìwọ náà wà á lẹ́rìí bí èmi náà, Ọlọ́run á dẹ̀ yà ọ́ lẹ́nu. Dájúdájú, láti ìgbà tí a ti ń gbáradì fún ìsọjú ìta gbangba yìí, Ọlọ́run máa ti ṣe òun ńlá. Ẹ má jẹ́ ń sọ fún nǹkan tó máa ṣẹlẹ̀ lọ́la. Torí pé ẹnìkan wá síbí, a dúró. Ẹni tó bá ríṣẹ́ ìyanu ti ẹgbà, àní kí ìpàdé ìkó tó bẹ̀rẹ̀. Àmì ìwọlẹ̀ rí kàn lálẹ́ yìí. Nítorí nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, bàbá wa ní Olúwa, olùdásílẹ̀ ìsọjú ìta gbangba yìí, wọ́n wà ń bí, wọ́n ti gbáradì. Àmì owó Ọlọ́run kọ́ tòótò lórí wọn nípa oore ọ̀fẹ́ tó bá gbàdúrà lálẹ́ yà, iṣẹ́ ìyanu á lọ. Iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu bẹ̀rẹ̀ ohun ńlá. Ohun méèrí ló máa ṣẹlẹ̀ nínú ayé wa lórúkọ Jésù. Ìwọ gan wà á jẹ́ ọ̀kan lára àwọn tó máa rí ìbùkún ti ẹ̀gbà. A ò ní dákẹ́ nípa nǹkan tọ́lọ́run yóò ṣe fún ọ. Kì í ṣe pé wà á wá pín pẹ̀lú wa, ṣùgbọ́n lọ́la wà á mọ̀rẹ́ wa. Torí ohun tọ́lọ́run á ṣe fún ọ lálẹ́ yìí, o ò ní lè dákẹ́ nípa ẹ̀. Wà á lọ káàkiri gbogbo ọ̀tà, wà á lọ sọ nípa oore Ọlọ́run nínú ayé rẹ. Bẹ́ẹ̀ ló sì máa rí lórúkọ Jésù. Báyìí, a fẹ́ tẹ́tí sí ẹ̀rí díẹ̀ nípa oore ọ̀fẹ́ Ọlọ́run tí Ọlọ́run ti ṣe nínú àwọn èso ìta gbangba tá a ṣe tẹ́lẹ̀ àti ohun tọ́lọ́run ti fáwọn ẹlòmíì. Ọlọ́run á ṣe inú fún ọ náà o. Lẹ́ẹ̀kan sí i, mo kí ẹ kú oríire pé wà ń bí lálẹ́ yìí. Ohun tí wà á rí torí ó jẹ́ àwòrán ohun rere ńlá ńlá tọ́lọ́run á ṣe fún ọ náà. A ó tẹ́tí báyìí sí àwọn ẹ̀rí díẹ̀. Kò sí ọ̀nà míì tá a lè fi gbà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nú ayé àwọn ọmọ rẹ̀ ọ̀nà tọ́lọ́run sọ̀dọ̀ tó nípa àdúrà èèyàn Ọlọ́run. Bí wọ́n ṣe ń pè ẹ̀rí wọn torí eléyìí ni ìsọdọ̀ tó pátápátá nípa Kristi. Mo fẹ́ sọ fún wọn pé ayé àwọn èèyàn àti sọwọ́dọ̀ tó nípa àdúrà èèyàn Ọlọ́run ní àwọn ìsọjí tàwọn máa ṣe tẹ́lẹ̀. Ìdí nìyẹn tá a fi mú ẹ̀rí wa tọ̀yìn wá nípa oore Ọlọ́run nínú ayé àwọn ènìyàn Ọlọ́run bá ṣe mú ẹ̀rí wa. Láti ìdáfiriṣe, ó ní ẹ̀yin Olúwa Ọlọ́run wò ó sàn nípa àrùn kíndìnrín ẹ̀jẹ̀ ríru lẹ́yìn àdúrà ènìyàn Ọlọ́run. Ẹ kí alelúyà. Bákan náà, láti Christabel láti Ghana, ó jẹ́rìí pé ó ní òun ní ìrora ní apá kan níbi ara rẹ̀ torí eléyìí kò lè dúró dáadáa. Torí ìrora yẹn ó pọ̀, ṣùgbọ́n lẹ́yìn àdúrà èèyàn Ọlọ́run lúkọ lára àwọn ìṣe ìgbàwọ̀ tá a ṣe, wọ́n gbọ́ lọ́lébẹ̀. Olùṣàgùtàn gbàdúrà ó ní gbogbo ìrora yẹn ó máa pòórà. Ó sùn dáadáa níjọ́ kejì tó jí báyìí, ó rí i pé ara òun ti yá. Bákan náà, Emmanuel látọ̀tà, ó ní wàhálà nínú àyà àti ọkàn fún odidi ọdún méje. Ó ní lẹ́yìn àdúrà ènìyàn Ọlọ́run ó ní ìrora yẹn ó pòórà. Bákan náà, a fẹ́ mú ẹ̀rí wá láti ilẹ̀ ọba ìlú Òyìnbó níbi tí Adá Obi. Ó jẹ́rìí pé ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìwòsàn tó wò ó sàn nínú ibìkan tó wú sí i lára. Ó ní wàhálà láìpẹ́ yìí, ṣùgbọ́n nínú ìsọjí táwọn ọmọ táyé gbẹ̀yìn ní Benue, ó ní lẹ́yìn àdúrà ènìyàn Ọlọ́run ìrora yẹn ó pòórá. Bákan náà ni David látòkù, ó jẹ́rìí bí Ọlọ́run ṣe já àjàgà òbí wọnú ayé ẹ̀fọ́ dídí ọdún mẹ́jọ báyìí ó dòmìnira. Èyí ni díẹ̀ ní ń kárí ohun tí Ọlọ́run lè ṣe nú ayé àwọn ènìyàn rẹ̀. Eléyìí náà jẹ́rìí, ó ní mo yin Ọlọ́run, awò mí sàn nípa ìbàdí ẹ̀ tó ń ro fún ọ̀pọ̀lọpọ̀ ọdún lẹ́yìn tí ọ̀dẹ̀ ọlọ́run gbàdúrà ó ní ìrora yẹn pòórá elizabeth náà sọ pé ní ẹ bá mi yẹ ọlọ́run ọlọ́run wò ó sàn kúrò nínú àrùn ìhà ẹsẹ̀ ìdàdégbà lẹ́yìn àdúrà yẹn ọlọ́run ìrora yẹn mà pòórá o bákan náà nínú olúwa ó ní ẹ bá mi yẹ olúwa o ọlọ́run wò ó sàn kúrò nínú àkóbá ìṣọ̀kan tó kóbá tó wà nínú ọyàn ẹ̀ nínú àbúrò ìjọyí ní àbújá lẹ́yìn àdúrà ẹ̀rí ọlọ́run ìrora yẹn ó pòórá dànù òun ńlá àti ọrùn ìyanu ni ọlọ́run ń ṣe ó sì máa ṣe é bẹ̀rẹ̀ látòní lọ lẹ́yìn àdúrà ẹ̀rí ọlọ́run ohun tó kọ̀ gbọ́dọ̀ ṣe ni pé ṣàgbàgbọ́ kó o sì ní so ìgbàgbọ́ rẹ pẹ̀lú ìgbàgbọ́ ẹ̀rí ọlọ́run wàá sì rí iṣẹ́ ìyanu tiwọn náà gbà o ò ní fi bí ilẹ̀ bákan náà bó ṣe wá torí ayé rẹ a ó yí padà pátápátá sípasẹ̀ kristi à ń lọ sílẹ̀ ìsọyíta gbangba báyìí tààràtà ohun tọ́lọ́run ṣe fáwọn ẹlòmíì a ṣe fún ọ náà o rántí o bí ìránṣẹ́ ọlọ́run nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ rẹ ọlọ́run á já gbogbo àjàgà ayé rẹ ó sọ̀dọ̀tun àìwọn àìsàn ló máa pòórá àwọn odi asọ̀rọ̀ àwọn ará rìn bí lálẹ́ yìí àní bọ́lá ò ti rìn mi ò fẹ́ kó dákẹ́ nípa ẹ o mo fẹ́ kó pín ẹ̀rí ohun tọ́lọ́run ti ṣe fún ọ lálẹ́ yìí tọ́lọ́run kó bùkún fún yín máa múra lẹ̀ o iṣẹ́ ìyanu ń bọ̀ o ó wà lójú ọ̀nà àwọn akọrin báyìí egbòkè wa kọrin.

0: ẹni yí ó lówó ní wúrà ó ní fàdákà gbogbo owó ló ní ó nówó nàìjíríà ó tún lówó ilẹ̀ òkèèrè alówó lòdùdí yèrè ni àwọn ọlọ́pàá wá mú wọ́n mú wọn ní olùgbé ènìyàn níbi ló ń ṣe ó ti ń dọwọ́ bo ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn báyìí wọ́n wá rí mú wọ́n wá mú wá sí ilé ẹjọ́ níwájú adájọ́ pẹ̀lú gbogbo owó ilẹ̀ nàìjíríà owó ilẹ̀ òkèrè ṣó lè wọ ẹ̀ṣẹ̀ rẹ̀ nù rárá o níwájú ọlọ́run ọ̀run onídàájọ́ ayé àti ọ̀run bó ṣe wù kó lówó tó bó ṣe wù kó lọ́rọ̀ tó bó ṣe wù kó gbajúgbajà tó bó ṣe wù kó jẹ́ ẹlẹ̀sìn tó gbogbo nǹkan tó níye nígbà tá a bá mú ọ ọlọ́run mú ọ ó mọ tó ṣe ó mọ gbogbo tó wà nú àkọsílẹ̀ ó dìgbà tá a bá pa ẹ̀ṣẹ̀ rẹ rẹ ẹbí rẹ yóò ṣì wà níbẹ̀ o èrèdíre tó sọ pé gbàgbé ẹni tó jẹ́ gbàgbé ohun tó ní gbàgbé ohun ńláńlá tó ti ṣe gbàgbé ohun tó gbé ṣe nínú ayé nítorí náà ẹ ronú pìwàdà kẹ ẹ sì tún yí padà kí a lè pa ẹ̀ṣẹ̀ yín rẹ nítorí pé ohun kan ṣoṣo tó lè pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ rẹ òun ni ẹ̀jẹ̀ jésù èyí tó ta sílẹ̀ lórí àgbélébùú ní kálfárì nígbà tó sọ pé ó parí ó wá sọ pé kí àkókò ìtura balẹ̀ tíwájú olúwa wá olúwa yóò mú àkókò ìtura wá sínú ayé rẹ ayé rẹ yóò wá ní ìtura ayé rẹ yóò máa jàyọ̀yọ̀ gbogbo èrò rẹ gbogbo àgọ́ ara rẹ gbogbo ìbẹ̀rù rẹ gbogbo ẹ̀rù wúwo ìdájọ́ tó ń bọ̀ yẹn gbogbo èrò rẹ nípa rẹ̀ àwọn gbogbo rẹ̀ kúrò báyìí wáwo nígbà náà ní àkókò ìtura yóò wá láti wájú olúwa wá wẹ́sẹ̀ kẹrìndínlọ́gbọ̀n 26 nígbà tí ọlọ́run jí jésù ọmọ rẹ̀ dìde ó gbọ́dọ̀ kú kó tó jíǹde ó gbọ́dọ̀ parí iṣẹ́ ìgbàlà náà kó tó di pé àjíǹde dé nítorí pé ó ti parí iṣẹ́ ìgbàlà bá iye tí ìgbàlà rẹ nílò àti san pátápátá o báyìí ó jíǹde báyìí a lè pa ẹ̀ṣẹ̀ rẹ rẹ ó wá sọ pé ó rán sí yín láti bù sí fún yín nípa yí olúkúlùkù yín padà kúrò nínú ìwà búburú rẹ tó bá òun nìkan tó ṣoló lè yí ọ padà yóò yí ọ padà kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ ní orúkọ jésù òye yé ọ pé o jẹ́ni gbajúmọ̀ o gbajúgbajà kò yí ọ kúrò nínú ìgbé ayé ẹ̀ṣẹ̀ rẹ o mọ bó o ṣe gbajúgbajà tó jẹ́ni gbajúmọ̀ tó ìgbé ayé ẹ̀ṣẹ̀ rẹ ó wà nínú àgọ́ ara rẹ tó bá tẹ̀ dé ipò tó ga láwùjọ eléyìí ò yí ọ padà kúrò nínú ìwà búburú rẹ ó ti di bárakú ó ṣe nǹkan nítorí pé o jẹ́ ẹnìkan tí ò lówó lọ́wọ́ òrọ́wọ́ ọ rí o wá dán lọ́rọ̀ nǹkan yẹn ò yí padà ọ̀rọ̀ ò lè yí ọ padà kúrò nínú iṣẹ́ ibi mo rò pé mo jẹ́ ẹni kan ṣoṣo tí mi ti ṣègbéyàwó ni mo ṣe ṣe nǹkan yẹn báyìí o ṣègbéyàwó ìgbéyàwó máa yí ọ padà kúrò nínú ìwà búburú rẹ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn yẹn nìkan náà ni o sọ pé ó ti rán jésù ọmọ rẹ̀ sí yín láti yí yín padà olúkúlùkù yín padà kúrò nínú ìwà búburú yín iṣẹ́ ìgbàlà kan ṣoṣo yẹn òun náà ló mú ìgbàlà wá sínú ayé rẹ báwo nínú mi ṣe dùn tó fún ọ pé àwùwọ́ sàn lórúkọ jésù nígbà tó wá sọ́dọ̀ rẹ̀ láṣáálẹ̀ yìí kánsà yẹn kò ní pa o jésù yóò wo kánsà rẹ sàn àrùn gbẹ̀mígbẹ̀mí yẹn kò ní gbẹ̀mí rẹ o jésù yóò gbẹ̀mí àìsàn yẹn nínú ayé rẹ láṣáálẹ̀ lórúkọ jésù yóò mú ayé rẹ tura yóò mú ìtura bá gbogbo àgọ́ ara rẹ gbogbo àwọn ẹ̀jẹ̀ ibi tẹ́jẹ́ ti ń ṣàn lágọ̀ọ́ ara rẹ jésù yóò mú ìtura wọbẹ̀ orin Dáfídì 103 ní ẹsẹ̀ ìkíní. Fi bùkún fún Olúwa, ìwọ ọkàn mi àti ohun gbogbo tí ó wà nínú mi. Fi bùkún fún orúkọ rẹ̀ mímọ̀. Oní sáàmù mọ̀ wípé nígbà tá a bára wá padà wá mọ̀ pé orúkọ rẹ̀ orúkọ mímọ̀ ni. Ẹnìkan lè máa lọ chọ́ọ̀ṣì fọ̀pọ̀lọpọ̀ ọdún kó má mọ̀ pé orúkọ Olúwa orúkọ mímọ̀ ni. Èrèdíre nínú jíjẹ́ ẹni tó ń lọ chọ́ọ̀ṣì, jíjẹ́ ẹlẹ̀sìn, ó ń lọ sí chọ́ọ̀ṣì, ó ń ṣe ohun tó burú, ohun tó jẹ́ àìmọ́, ohun tó jẹ́ ìṣòdodo. Ó sọ pé mo búra ní orúkọ Ọlọ́run, mo búra. Ó jẹ́ kí orúkọ yẹn kó ti ìgbé ayé ìṣòdodo, ìgbé ayé àìmọ́ rẹ lẹ́yìn. Orúkọ Olúwa orúkọ mímọ́ ni. O jí nǹkan kan sọ pé ta ló mú owó yẹn? Ṣéwọ̀ èmi kẹ̀, mo búra, mo fi orúkọ Ọlọ́run búra. Bí mo bá mọ̀ sí, ó sì ń búra ní orúkọ Ọlọ́run láti ti olè tó ń jà lẹ́yìn. O mọ orúkọ Olúwa, o mọ tó jẹ́. Kí ló forúkọ Olúwa pè? Ó dìgbà tó o bá mọ̀ pé Jésù gbà ọ́ là. Jésù sọ pé ó parí. Nígbà náà ó wá di akópa nínú ìpèsè yẹn. Orúkọ Jésù, ó sọ pé gbogbo tó wà nínú mi, fi ìbùkún fún orúkọ rẹ̀ mímọ́. Wọ ẹsẹ̀ ìkejì, ó ní fi ìbùkún fún Olúwa, ìwọ ọkàn mi, má sì ṣe gbàgbé gbogbo ore rẹ̀. Wà ní wọn láṣàálẹ̀ yìí, ìgbàlà o níyẹn láṣàálẹ̀ yìí, ìmúláradá o níyẹn láṣàálẹ̀ yìí, ìdáǹdè o níyẹn láṣàálẹ̀ yìí. Ọ̀tá rò pé àwọn yóò payé rẹ̀ run. A ti parí yẹn lórí àgbélébùú ní Kálfárì. Wọn ò ní payé rẹ̀ run. Gbogbo ẹ̀gún yẹn, ẹ̀gún tí àwọn ènìyàn bí tó mú wá sínú ayé rẹ̀, a ti parí yẹn náà. Ẹ̀mí gígùn, ta ni mò ń bá sọ̀rọ̀? Olúwa, ó ti mú gbogbo ẹ̀gún kúrò nínú ayé rẹ̀. Ẹ̀gún ọkùnrin àtijọ́ ni, obìnrin arúgbó ni, ọkùnrin arúgbó ni. Ẹ̀gún Fẹ́mi màá fẹ́ ọ. Ṣùgbọ́n nígbà náà mo wá yí ọkàn mi padà, nítorí pé báyìí mo máa wá mọ̀ pé eléyìí àfòmọ́ ni, yóò fa ohun rere gbogbo tó wà nínú ayé mi yóò fà kúrò. Báyìí o tún wá yí padà, ọkùnrin yìí wá dé wá ní ṣé o sọ pé o máa fẹ́ mi ni? Mo yí ọkàn mi padà ni. Ó dáa, ó yí ọkàn rẹ padà bí? Ó dáa. Nígbà náà ó wá gbé ẹ̀gún sórí ayé rẹ, ó fi ọ́ ṣépè. Èpè yẹn, ẹ̀gún yẹn, àpárẹ́, ó parí láṣàálẹ̀ ní orúkọ Jésù. Ẹnìkan tẹ́ jọ ń ṣokòwò papọ̀, àjọ ń ṣokòwò papọ̀ báyìí, àfọwọ́sí ilé àfọwọ́sí tọ̀hún. Ẹni wá sọ pé ẹni yìí ó ní jìbìtì ni mi ò fẹ́ bá ṣokòwò pọ̀ mọ́. O ò lè bá mi ṣokòwò pọ̀ mọ́, ó dá bẹ́ẹ̀. Wá mọ̀ o pé mo wá láti ibì kan. Ibo lo ti wá? Wà á mọ̀ mí, ò dá mi mọ̀. Nígbò ṣe ó gbé ẹ̀gún sórí ayé rẹ, ẹ̀gún àti èpè yẹn ó parí láṣàálẹ̀ yìí. Níwọ̀n ìgbà tó o bá ti wá sọ́dọ̀ Olúwa, ara àǹfààní náà ni tá a ní nínú Olúwa. Gbogbo ẹ̀gún yẹn, gbogbo àjàgà, ajá kúrò nínú ayé rẹ lórúkọ Jésù. Oníwàásù, wọ́n sọ pé mi ò mà ní lọ́mọ láyé. Mo mọ̀ wọ́n o, torí pé nígbà tó sọ bẹ́ẹ̀, tó bá ti sọ ó parí nìyẹn rárá o. Nígbà tí Kálfárì bá sọ pé ó parí, a ti ṣe nìyẹn. Gbogbo tó sọ yẹn, ìwọ wá sọ́dọ̀ Kristi láṣàálẹ̀ yìí. Níwòye ọdún tó ń bọ̀, wá gbé ọmọ tìrẹ dání. Má ṣe gbàgbé gbogbo ore rẹ̀. ẹsẹ̀ kẹta 3 ẹni tó dárí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ dìé gbogbo ẹ̀ṣẹ̀ rẹ láti alẹ́ yìí adáyẹ̀ jọ́ ó tó kàn máa ṣe ni pé wá sọ́dọ̀ kristi wá nítorí pé ó ń dárí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ jì ẹni tí ó sì tán sọ fún mi lóǹgóró tó bá ní ìgboyà sọ lẹ́ẹ̀kan sí i tó bá mọ eléyìí pé ìwọlé lè wà fún gbogbo àrùn rẹ gbogbo rẹ a mú ọ lára dá láṣàálẹ̀ lórúkọ jésù níwọ̀n ìgbà tó bá ti wá sọ́dọ̀ kristi kò sí àrùn gbẹ̀mímọ́ lórí ayé rẹ ó dòmìnira èmi dòmìnira o láṣàálẹ̀ yìí bó ti wá o wá lọ́nà tó fẹ́ kó o gbà wá báwo ló ṣe fẹ́ kó o wá gan gẹ́gẹ́ bí onírobìnú jẹ́ kì í ṣe pẹ̀lú ìgbéraga o ní máa gbéraga pẹ̀lú o paṣágà àtẹ̀yìnwá o ní máa gbéraga nípa àgbèrè àtẹ̀yìnwá má wà bẹ́ẹ̀ o ní máa wá pẹ̀lú ìmọ̀ tí ń para àtẹ̀yìnwá má wà bẹ́ẹ̀ o máa gbéraga pé o jẹ́ni tó ń ṣoògùn abẹnu gọ̀ǹgọ̀ má wà bẹ́ẹ̀ o wá gẹ́gẹ́ bí onírobìnú jẹ́ o wá sọ pé mo káànú mo tọrọ àforíjì fún àtijọ́ mi mo tọrọ àforíjì fún ẹ̀ṣẹ̀ mi èrèdí ẹ̀ tó sọ pé ronú pìwàdà akásìn yí ni padà iye ìgbàlà ìmúláradá ìdáǹdè rẹ kó wá sí ìṣe láṣàálẹ̀ lórúkọ jésù àǹfààní ojú tó là wà a ó gbà láṣàálẹ̀ yìí àǹfààní àrọ tó dìde wà tó rìn a ó gbà láṣàálẹ̀ yìí àǹfààní àwọn ènìyàn tó ti wà ń bẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún tó wà lórí ibùsùn àìsàn olùwà ń gbé ọ dìde ó di àyè padà lórúkọ jésù àmì yìí àgbàyanu ni o wo ìkẹta níbẹ̀ bá ìkẹta à ń wo ìfisíṣe láti ọ̀dọ̀ olùrànlọ́wọ́ tàbí olùfúnni ní èrè ìṣiṣẹ́ inú ayé rẹ láṣàálẹ̀ yìí ohun tí kristi ti pèsè kálfárì ti pèsè fún ọ àgbélé ọlọ́wọ́ ọ̀run ó ti ń ronú nípa rẹ ọlọ́run ó ti ń ronú nípa rẹ ìwọ lẹni náà tó máa kópa náà ọ̀dọ̀ ẹni tó ń fúnni lóore láṣàálẹ̀ a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run láṣàálẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tó ti dá olúwa dáríjì ọ ẹ kí alleluia o ọlọ́run fẹ́ fún ọ ní àlàáfíà nú ọkàn rẹ ẹ kí alleluia o ọlọ́run ṣetán láti mú ọ lára dá láṣàálẹ̀ yìí yóò mú ọ lára dá ní orúkọ jésù ṣíṣe ìfisí ìṣe láti ọ̀dọ̀ olùrànlọ́wọ́ tàbí olóore tàbí ẹni tó ń fúnni ní èrè nínú róòmù orí kẹrin ní ẹsẹ̀ ìkọkànlélógún níwọ̀n tí ó jẹ́ àti dá a lójú wípé ẹni tó tẹ̀lérí sìn lè ṣe ó nìyẹn o nígbà tí ó sáà ti mọ̀ dájúdájú pé ó sáà ti mọ̀ dájúdájú pé yóò mú ìrora kúrò nínú àgọ́ ara mi ó dá mi lójú gbangba pé yóò mú mi lára dá ó ṣàti mọ̀ dájúdájú pé yóò pa gbogbo iṣẹ́ ìṣòrun kúrò nínú ayé mi ó ṣàti mọ̀ dájúdájú pé yóò fún mi ní ìdáǹdè láṣàálẹ̀ ṣó dá lójú bẹ́ẹ̀ tí ẹni ohun tó bá sọ láṣàálẹ̀ ló máa rí gbà mo lóhun tó bá sọ láṣàálẹ̀ ló máa rí gbà ohun tó máa rí gbà ohun ló tó máa rí fihàn wàá fihàn láṣàálẹ̀ yìí bí àti dáríjì mi wàá fihàn láṣàálẹ̀ yìí àti mú mi lára dá wàá fihàn láṣàálẹ̀ yìí mo fẹ́ fihàn pé kò ṣàjọpin rẹ̀ pé inú mi dùn pé àti dárí ẹ̀ṣẹ̀ mi jì mí fihàn pé àti dárí ẹ̀ṣẹ̀ mi jì mí fi han so pe ati mu mi lara da o ti da mi nide lati ale yi pe ori mi to ngbona yen idake roro ti wa lafia ti wo tutu roro mo kede re mo ri mo si fi han mo kede re mo ki ajo pin re ami to dara nibe nitori pe ohun ti o ba ti se leri o si le se wo ese kejilelogun ni ese kejilelogun o so pe nitori na ni o se ka si ododo fun o ngogo ese re amukuro awa gbe nkan sinu aye re awa gbe ododo wonu aye re agbe ododo sinu aye re orun yo pa gbogbo ese re re lachale ye yo fun o ni ododo Kristi negba ti orun ba wu o adabe ni pe o ti e o je olododo gege bi Kristi nitori pe ododo re a ti gbe wo o ti gbe wo bi erun negba ti Kristi olododo to ba wa gbadua Olorun yo down nigba gbogbo lo man down ni won gba to si ti mu ese re kuro to ti wa fun o ni ododo re bayi to ba wa gbadura yo down adura re ese keta o le ni ogun 23 baye ako sa ko nitori ti re nikan pe aka si fun ni ese kerin le logun 24 sugbon nitori ti wa pelu nitori temi pelu nitori temi pelu o mo gege bi o se ngba pe o gbagbo pe ati san ye re gege bi o se gbagbo pe ati se gege bi o se gbagbo pe ati sise igbala na pari temi ni emi se je ti re iwa fun o pelu se fun eni ta o ka si fun bi awa ba gbagbo eni ti o pe Jesu Oluwa dide Oluwa wa dide Jesu wa di Oluwa re ogun abenu gogo ki so Oluwa re mo o egbe imule o ki so Oluwa re mo o awon egbe okunkun emi eto ki so Oluwa re mo o eniyan wura ti fadaka eniyan o ki so Oluwa re mo o baye o wa di Oluwa wa ajidide kuro ninu oku ni ese kedogbon 25 eni ti a fi tore fun ese wa ti a sin jidide nitori idalare wa eke haleluya adupe l'olorun pe imuse nbe nu aye re imuse lati odo olowo wa re o koko iketa imuse ise iyanu imuse idande imuse igbala imuse idande ati se ni oruko Jesu imuse lati odo olowo oni koko iketa Isaiah 44:24 ta ni olura pada re bayi ni olua olura pada re wi olua ni olura pada re o ni olugbala re ati eni ti o mo lati nu wa eni to mo lati nu eleda re lati nu wa pe emi ni eni ti emi ni olua to se ohun gbogbo yo je pe ohun gbogbo ko dara nu aye re lati ale yi ti o nikan na awon orun ti mo fi funra mi te aye ti mo sin funra mi te aye oluwa to ran Jesu Kristi ninu ife re ati ikaanu ati anu re to ti wa ran irapada si o yo muse lachale yo se lachale yi wese kedogbon 25 eni ti o so àmì àwọn èkéde asán, àwọn èkénu ayé rẹ aṣọ wọn di asán. Wọ́n sọ pé ó inú rẹ ò ní dùn, aṣọ wọn di asán. Wọ́n sọ pé a ò ní gbà ọ́ là, aṣọ wọn di asán. Wọ́n sọ pé a ò ní mú aláradá, èké ni wọ́n o, aṣọ wọn di asán. Ẹnikẹ́ni tó bá sọ ohunkóhun tó yàtọ̀ sí ohun tí Kálfárì ti sọ, ohun tí Kristi ti sọ, pé ó parí gbogbo àwọn ènìyàn bẹ́ẹ̀, èké ni wọ́n, aṣọ wọn di asán kúrò nínú ayé rẹ. Ẹni tí ó sọ àmì èké di asán, tí ó sì bá àwọn aláfọ̀ṣẹ ní orí jẹ́, tí ó dá àwọn ọlọgbọ́n padà, tí ó sì sọ ìmọ̀ wọn di wèrè. Gbogbo àwọn ènìyàn tó sọ pé mo mọ̀, kò lè ṣeré láyé ẹ̀, gbogbo ohun tó sọ yẹn aṣọ wọn di wèrè. A mọ obìnrin yẹn, ibi ẹjẹ́ kó máa lọ síbi tó bá wù, ibikíbi tó bá wù kó lọ chọ́ọ̀chì, kó lọ ìsọjí, kó lọ kùrùsẹ́ẹ̀dì, èké ni wọ́n o. Olúwa yóò sọ ìmọ̀ wọn di wèrè. Báyìí ní ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n, ibi tá à ń lọ ládé yìí o, à ń débẹ̀ ibẹ̀ ládé yìí o, ibi à ń lọ ládé yìí o, tí ó fi ìdí ọ̀rọ̀ ìránṣẹ́ rẹ̀ múlẹ̀. Ìránṣẹ́ ẹ̀yin ni mo jẹ́ láṣáálẹ̀ yìí. Ohun gbogbo tí bàbá wa bá sọ fún wa láṣáálẹ̀ yóò wá sí ìmúṣẹ ní orúkọ Jésù. Wọ́n sọ nípa ìdáríjì àmúṣẹ, nítorí pé ó rán mi gẹ́gẹ́ bí ìránṣẹ́ rẹ̀ láti sọ fún ọ pé ẹnikẹ́ni tó bá ké pe orúkọ Olúwa, òun la ó gbàlà. Bí o ṣe ń ké pe orúkọ Olúwa láṣáálẹ̀, a gbà ọ́ là ní orúkọ Jésù. Ó rán mi sí ọ láti sọ fún ọ pé kò já mọ́ kankan iye ọdún tó wù tí àrùn yẹn ti wà nínú ayé rẹ. Ó ní kí n mú ìmúláradá Kristi wá sọ́dọ̀ rẹ láṣáálẹ̀ yìí. Wọ́n rí gbà ní orúkọ Jésù. Ohunkóhun tó bá sọ tó lòdì, èké ni wọ́n o. A ó sọ ìmọ̀ wọn di asán nínú ayé rẹ. Ó sì mú ọ̀rọ̀ ìránṣẹ́ rẹ̀ ṣẹ múlẹ̀, wẹ́lẹ́yìí o, tí ó sì mú ìmọ̀ àwọn ikọ̀ rẹ̀ ṣẹ. Ó ṣe ó mú ìmúṣẹ nínú ayé rẹ. Níbo ló wà níbẹ̀? Àkókò ìmúṣẹ rẹ ti dé, tí ó sì wí tí ohun tó sọ fún Jerusalem nìyẹn, tí ó sì wí fún Jerusalem pé a ó tẹ̀ ọ́ dó, àti fún gbogbo ìlú Júdà pé a ó kọ́ yín. Bí o bá wo àwọn àwòrán ayé, wàá rí pé Ísírẹ́lì gbogbo rẹ̀ a ti kọ́, tó bá wo gbogbo rẹ̀ láti ṣe. Ó sọ pé a ó ṣe gbogbo rẹ̀ fún ọ láṣáálẹ̀. Akọ́ yín ìmúṣẹ ni, ìfisí ìṣe ni ọ̀rọ̀ Olúwa nínú ayé rẹ. A ti ṣe, ó ti parí. Níbo ló wà? Mo lá ti ṣe. Mo níbo ló wà? Mo lá ti ṣe, ó ti parí. Ẹbí rẹ ti lọ, ìdálẹ́bí rẹ ti lọ, ìdájọ́ ayé rẹ ti lọ, ìgbé ayé ọ̀tún ń bọ̀ nínú ayé rẹ, ìgbàlà ń bọ̀ nínú ayé rẹ, ìdáríjì ó ti dé, ìmúṣẹ ń bọ̀ nínú ayé rẹ, nítorí pé iṣẹ́ ìgbàlà yẹn a ti ṣe. Ó fún ọ ní ọkàn ayọ̀, ọkàn tó kún fún ayọ̀, ìgbàlà ti dé. Ẹ jẹ́ ká tẹríba, ká di ojú wa. Ẹ di ojú yín ká tẹríba. Báyìí o mọ̀, Jésù Kristi wí pé ó parí, a sì ṣe. Ẹnikẹ́ni tó bá ké pe orúkọ Olúwa, a ó gbà á là, ó sì wá, ó gbéraga, ó wá gẹ́gẹ́ bí onírobìnú jẹ́. Olúwa ó mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni mi ò lè gbára mi la, iṣẹ́ rere mi kò lè gbà mí la. ero ori mi ka so dura ti fadaka won o le gba mi la sugbon iwo nikan ati iwo nikan soso lo le gba ni la mo wa o jesu oluwa mo wa jesu oluwa mo wa o fe ko wa fun igbala re to ba fe igbala re o fe dariji re to ba nfe awon anfani kafari pe ko pa gbogbo ire koja re re ibi kibi to ba wa ohun ko ti se latẹyin wa kan nawo re soke igbala yen bayi o ti de idariji yen bayi o ti de o ti san iye re fun anfani igbala nawo re soke bayi o so fun oluwa oluwa mo de koniko enikeni to ba kepe oruko oluwa ni a o gbala iwo ni eni na enikeni na yo dariji o oko to ko se bo ti wu ko jinle to o pupa bi ese yan se wu ko jinle ko pupa bo se wu kori a dariji ona wo re soke jo to ba na soke dide duro nibi kibi to ba wa lori ero aye lujara nibi kibi iye yen ati san fun igbala re eje jesu ni to ta sile na o fe igbala yi bayi kan nawo re soke ko kan dide duro ko so pe oluwa mo wa oluwa mo de oluwa mo wa oluwa mo de o ni pada lole lowo ofu igbala yen o gbele olowo nibi to wa yen yo mu ebi re kuro yo gbe dalebi re kuro yo fun o ni idariji igbe aye otun oko otun ayo igbala dide duro sibe o mo gbadura pelu re to ba ti wa lori ijoko to mo pe o nilo anfani ore igbala ye ominira ye idariji nibi kibi to ba wa dide duro jo akoko re re o ma je ke akoko ikore oko ja o an gbadura bayi baba adupe fun ife ati kaanu ati anu re oluwa dupe nitori pe o ran jesu omo bibi kan soso re ko ni ese kankan olugbala pipe omo re pipe to se rubo pipe ati pe o ti je ki igbala ko igbala ofe ko wa larowo to ngbogbo eniyan o wa so pe enikeni to ba to wa o ni tanu bi o tun ki ori gbogbo awon eniyan won ti wa oluwa e ta wo gba won e dariki won e gba won la ni oruko jesu e mu gbogbo idalebi won kuro e mu gbogbo ebi won kuro oluwa mo gbadura e fun won ni dariki lowo lowo e pa gbogbo ese won re pe koni ku eyo kan soso bo ti wu ko kere to ta bo ti bu ko tobi to ire koja kan e to ma ku sinu akosile won mo ni oruko jesu ati se o o pari o e ti so won do mi nira oluwa ninu anu olore ofe e koruko won sinu iweye adupe oluwa gbogbo awon to wa ni gbogbo awon to wa lori ero aye lujara nibi kibi to ti nu asopo won ni dani loju pe o sa da won loju pe o to ba ti wi pe ohun ti se ati gba yin la ati dariji o ati fo ni iya ni pekun dupe lowo olorun fun eleyi adupe oluwa tori pa mo pe ati se ni oruko jesu ni agbadura ami miran to dara ami yen ami ran yen a o ni gbagbe re dide duro sibe o ko lu akopukun dodo sibe a n pe iranse olorun e to fe dari wa baye to ma dari wa pelu awon omo egbe akorin awon agba nimoran wa ise pupo yen agba nimoran wa ise to da le nse yen ise rere le nse yen o lẹ́yìn eléyìí a wá gbàdúrà fún àwọn aláìsàn ìmúláradá látàálẹ̀ yìí látàálẹ̀ iṣẹ́ ìyanu látàálẹ̀ ìdáǹdè o máa ní àǹfààní yẹn látàálẹ̀ yìí olùṣọ́àgùtàn ẹ ṣe ẹ máa bọ̀.
1: Mo bá yọ̀ mo kí ọkú oríire kó orí ìgbàlá ẹgbàlá lẹ́yìn jọ̀wọ́ afẹ́ kó fún wa ní orúkọ rẹ gan tó ń jẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ ìbáwùwà kẹ́ẹ̀kọ́ ní lẹ́tà gàdàgbà gàdàgbà kí lẹ́tà ńlá tó máa hàn dáadáa ká lè rí i ẹ̀yin agbani nímọ̀ràn bóyá kẹ́ ẹ mú báírò yín fúnra yín kẹ́ ẹ bá wọn kọ orúkọ yẹn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn gbogbo ẹ̀yin agbani nímọ̀ràn ẹ̀fọ́ sáàrin ìjọ kí àwọn èèyàn yìí kó ba lè rí dáadáa a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìpinnu tẹ́ ṣe lálẹ́ yìí ohun tó dáa jù lẹ ṣe lálẹ́ yìí ẹ jọ̀wọ́ ẹ sì rí i dájú pé agbani nímọ̀ràn kan tó dúró tì ọ́ lẹ́gbẹ̀ẹ́ bó o bá dádúró tí ò sí ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ gẹ́gẹ́ bí agbaninímọ̀ràn wa ẹnáwó sókè kí àwọn agbaninímọ̀ràn wa tó súnmọ́ yín kó ba lè rí yín díẹ̀ nú ẹ̀yìn ara agbaninímọ̀ràn wa ẹ wá sọ́wọ́ wájú ń bí àwọn èèyàn dúró tì wọ́n tí wọ́n náwó sókè tí ò sí ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ wọn bí a ti ń gba orúkọ yín sílẹ̀ àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín ẹ má gbàgbé pé lọ́la láago mẹ́ta ọ̀sán ọ̀la ní ilẹ̀ ìsọjí lọ́hùn-ún àkókò oúnjẹ ọ̀sán pẹ̀lú jésù àwáyé ní ilẹ̀ ìsọjí yẹn ní ọwọ́ ọ̀tún gbọ̀ngàn ibi tẹ́ wà yẹn ilẹ̀ ìsọjí lọ́hùn-ún là ń sọ o níbẹ̀ ni a ti máa gbà yín lálejò lábẹ́ àti bàbá tó wà níbẹ̀ àti bàbá funfun tó wà lọ́hùn yẹn tó tóbi yẹn ibẹ̀ la ó ti pàdé lọ́la yẹn nílẹ̀ ìsọjí lọ́hùn wákàtí oúnjẹ ọ̀sán pẹ̀lú jésù ẹ jọ̀wọ́ ẹ rí i dájú pé ẹ wà ńbẹ̀ ẹ jọ̀wọ́ ẹ tètè wá fún pàdé yẹn ó ṣe pàtàkì púpọ̀ ó ṣe pàtàkì gan-an mo fẹ́ kí ẹ kópa nínú ẹ̀ ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kó jẹ́ àdéhùn pẹ̀lú jésù pé ohun gbogbo tí bàbá wa nú olúwa sì tún ní fún yín àwọn ẹ̀bùn kan wà tí wọ́n ti pèsè sílẹ̀ ẹ lè gba ẹ̀bùn yẹn tààràtà tí bàbá wa nú olúwa pèsè sílẹ̀ láago mẹ́ta ọ̀sán ẹ̀yin agbanímọ̀ràn wa ẹ jọ̀wọ́ ẹ kọrúkọ yìí kó orúkọ àwọn èèyàn yìí kó hàn gàdàgbà gàdàgbà ní lẹ́tà ńlá pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn àti àdírẹ́sì ibùgbé ibi tó ń gbé tá a bá fẹ́ wá wọn lọ ẹ̀kọ́ kó hàn dáadáa bí ẹ bá dúró ń bẹ̀ tí ò sí agbanímọ̀ràn kan lẹ́gbẹ̀ẹ́ yín ẹ jọ̀wọ́ ẹ juwọ́ sí mi kí n lè rí yín kí wọ́n bá lè tètè dọ́dọ̀ yín àwa tó kù ẹ jẹ́ rántí pé ara ìpàdé yìí là ń ṣe lálẹ́ yìí iṣẹ́ àkókò iṣẹ́ ìyanu sì ń bọ̀ ẹ má ti lọ o ẹ má ti lọ o bàbá wa ní olúwa sì ń padà bọ̀ láti wá gbàdúrà fún yín tó bẹ́ tó jẹ́ pé bẹ́ẹ̀ ṣe wá ẹ̀ ní lọ lébẹ̀ apá kan ìpàdé yìí là ń ṣe nípa tẹ̀mí ó ṣe pàtàkì púpọ̀ ipa kejì òun ni wóró àgbémìta ó gbé lọ lé tó máa fọkàn ẹ̀mí rẹ afọkàn ayé rẹ afọkàn ọkàn rẹ tó máa mú kọkàn ẹ kó balẹ̀ lálẹ́ má pàdánù ẹ ohun ẹ má lọlé ẹ má ti lọlé bí ẹ ṣe ń dúró máa bólúwa sọ̀rọ̀ kí ló fẹ́ kọ́ lóun ṣe fún ọ lálẹ́ yìí ẹ jọ̀wọ́ ẹ̀yin agbanímọ̀ràn wa ẹ jẹ́ ká ṣe kíákíá àkọsílẹ̀ tábì nípa wọn yẹn wọn ni mú lọ lé o ẹ gbà lọ́wọ́ wọn àsìkò ìwàásù kọ́lé lóyìí ẹ kàn gba orúkọ wọn àdírẹ́sì ilé wọn àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn òun la fẹ́ kẹ́ ẹ gbà á lẹ̀ ẹ má gbàgbé gbogbo nǹkan tẹ́ ẹ ní gbà nípa àwọn ènìyàn tó sọ nípa wọn ẹ kọ́ lẹ́tà ńlá tó hàn gàdàgbàgàdàgbà káyè ìṣèrí láti dọ́dọ̀ wọn. A gbàgbọ́ pé púpọ̀ nù wa la wà ń bí ní àwọn ẹlẹ́kajẹ̀ka kọ̀ọ̀kan tí a bá ti parí ẹ̀ka kan yẹn a bá ti ibi táwa wà kò sí èèyàn tá a fẹ́ gba orúkọ wọn bẹ̀ ẹ jẹ́ yọ̀ lọ síbòmíì ká darapọ̀ mọ́ wọn kó ba lè yá kíákíá kí bàbá wa nu olúwa tó gòkè wá láti gbàdúrà fún wa lọ́wọ́ ọ̀tún mi lọ́hùn lọ́wọ́ ọ̀tún mi lẹ́yìn pátápátá ǹjẹ́ alẹ́ nìkan tá a ti dọ́dọ̀ wọn bẹ̀ náwó sókè ó dàbẹ́ nípa ti dọ́dọ̀ gbogbo àwọn èèyàn tó wà lẹ́yìn

ẹjú àsí ayín tá a fún yín ẹjú sí mi ìyẹn ẹ̀yin tí ẹ̀ ń bá wa ṣètò tí àwọn èèyàn bá ti ṣetán ká bá a lè mọ̀ pé ẹ ti ṣetán láti wọ́n ti dá wọn lóhùn àsíá ta fún yíyẹn ẹ̀yìn àgbà ẹ̀yìn ọ̀gá àwọn àgbà nímọ̀ rẹ̀ jù sí wa. Mo tún fẹ́ rán wa létí àwa tí a fi ayé wa fún Jésù lálẹ́ yìí pé láago mẹ́tàn ọ̀sán ọ̀la yóò jẹ́ àkókò oúnjẹ ọ̀sán pẹ̀lú Jésù. Ìpàdé yẹn ní ẹ̀yìn ilẹ̀ ìsọjí níbi àti bàbá ńlá funfun yẹn àti bàbá ńlá kan wà lọ́wọ́ ẹ̀yìn lọ́hùn yẹn ibẹ̀ ni a ó ti pàdé yín láago mẹ́ta ọ̀sán ọ̀la tí a pè ní àkókò oúnjẹ ọ̀sán pẹ̀lú Jésù. Ẹ̀bùn kan wà tó jẹ́ ẹ̀bùn pàtàkì tó ń dúró dè yín. Mo fẹ́ jọ̀wọ́ mo rọ̀ yín ẹ rí i dájú pé ẹ wà ń bẹ̀ ẹ tètè dé fún pàdé yẹn lọ́sàn ọ̀la kí ẹ bá lè kópa lẹ́kùnrẹ́rẹ́ ní àkókò oúnjẹ ọ̀sán pẹ̀lú Jésù ká tó bẹ̀rẹ̀ ìpàdé nírọ̀lẹ́. Ẹ̀yin àgbà ìnímọ̀ràn mo gbàgbọ́ pé ohun gbogbo ń lọ létòlétò ṣe bẹ́ẹ̀ ni

0: àti ya tó wà lọ́wọ́ yín ẹ̀yin ọ̀gá àwọn àgbà nímọ̀rọ̀ tẹ́ wọ́n bá ti tán ẹ̀jú sí mi kí n lè rí yín. Àti ya tó wà lọ́wọ́ yín ẹ̀yin ọ̀gá àwọn àgbà nímọ̀rọ̀ ẹ̀jú sí mi kí n lè mọ̀ bẹ́ẹ̀ ti tán. Mo ń wà sí ààrẹ mi ò tí ì rí ọ̀kan lára àwọn àti ya kan jù sí mi o. Ẹ ṣeun, mo ti rí àti ya kan lọ́wọ́ ẹ̀yìn lọ́hùn. Ẹ ṣeun, mo ti rí mi. Ní ọwọ́ àlàáfíà mi ń kọ́, lọ́wọ́ àlàáfíà ń bí, ǹjẹ́ àti ṣe tán? Lọ́wọ́ ẹ̀yìn lọ́hùn lọ́hùn àti ṣe tán, àwọn tó wà láàrin ẹ̀ náà ṣe tán, ẹ ṣeun púpọ̀. Ẹ̀yin agbanímọ̀ràn wa, jẹ́ ká ṣe kíákíá. Ẹ jẹ́ a ṣeun gbogbo kọ́mọ́kóbó kí bàbá wa ní Olúwa kán lè padà wá pẹ̀lú agbára ẹ̀mí mímọ́ láti gbàdúrà. Wà á sì rí iṣẹ́ ìyanu ẹ gan tó nílò gbà lálẹ́ yìí. Ó ní lọ lé bó ṣe wà. Mo ti rí àṣọ àtọ́jú. Ok, ẹ̀yin náà ṣeun, mo ti rí àti ayín. Mo gbàgbọ́ pé kò sẹ́ni tí ayẹ̀ lẹ̀. Báyìí mo fẹ́ pe bàbá wa ní Olúwa láti gòkè wá, láti wá gbà. Máa retí iṣẹ́ ìyanu ǹdé dúró lórí ẹsẹ̀ rẹ.
1: Ẹ̀kẹ́ aleluya o. Iṣẹ́ ìyanu rẹ ti ṣe tán. Mo fẹ́ kó yé yé ọ. Jésù wípé o parí. Kí lè túmọ̀ sí? A ti san iye rẹ̀. O ti sanwó, o ti san iye rẹ̀. O wá gbàárò pé ilé ìtajà kan wà níbì kan. Gbogbo tó nílò. A ti wá sanwó rẹ̀ níbẹ̀. A wá sọ fún ọ pé nílé ìtajà yìí o, ibẹ̀ ló ti ní ohun gbogbo tó ń wá kiri, pé a sì ti sanwó gbogbo rẹ̀. Má mú owó dání lọ síbẹ̀ mọ́ o, a ti san gbogbo owó ẹ̀. Nígbà tó bá wá dé iwájú ilé ìtajà yẹn, bóyá ilé ìtajà, bóyá ilé ìtajà ńlá náà ti ẹ̀ pé nígbà tó débẹ̀. A wá sọ pé ẹni tí mo jẹ́ èmi ni lágbájá àti lámúrín. O wá fi hàn pé mo wá láti wá gba ẹrù mi tá a sanwó ẹ̀ níhìn. Ṣé wọ́n á gbélé ọ lọ́wọ́? Àbí wà á tún wá dúró sí wa máa sunkún? Ẹjọ́! Ẹjọ́! Ṣé a nílò eléyìí ni? Ó ti san gbogbo rẹ̀. Ó ti san owó. Ó ti san owó. Ó ti san iye fún iye ìràpadà rẹ. Ó ti san iye ìwòsàn rẹ. Gbogbo àjàgà rẹ láti já gbogbo rẹ̀. Ó ti san iye rẹ̀. Pé ká mú gbogbo ègún kúrò nínú ayé rẹ, ó ti san iye gbogbo rẹ̀. Ìgbé ayé ọ̀tún, ìmúláradá, ìdáǹdè, iṣẹ́ ìyanu, ó ti ní báyìí o, ó ti san. Kánsà yẹn pé ká mú kúrò nínú ayé rẹ, ó ti san iye rẹ̀, ó ti lọ. Ìfọ́jú, ó lọ. Àìgbọ́ràn, ó ti lọ. A ò nílò káwa máa sunkún bí egbére máa sunkún báyìí, nítorí pé ó parí. Ó sì dá mi lójú pé ohun tó ń bá ti lérí, ó fẹ́, ó lè, ó gbáradì, ó múra tán láti ṣe é fún ọ. Báyìí nawọ́ rẹ sókè. Àrùn kan wà níbẹ̀, àìlera kan wà níbẹ̀, àìsàn kan wà níbẹ̀. Ìwọ kan ṣá na ọwọ́ kan sókè, gbé ọwọ́ kan tó kù, gbé lébi tí o ti ní ìpèníjà yẹn. Tó o bá ti gbọ́ àmì tó kẹ́yìn, ó parí nìyẹn o. Àwọn amọ̀ràn wa létí pé bẹ́ẹ̀ ni àmì, àwọn kwaya ló sọ bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ ni àmì, bẹ́ẹ̀ ni àti ṣe nínú ayé rẹ. Bẹ́ẹ̀ ni látàlẹ́ yìí, náwó kan sókè, ko wa gbe owo kan to ku lebi to ti ni pe ni ja yen imularada ti de baba ni oruko Jesu awa pelu idaniloju awa o pelu igboya awa pelu igbagbo to da wa loju gbangba pe o ti Jesu so pe o pari ati se lowo lowo baye nitori na arun yen nara ni kan nibe yen mo pase fun arun yen jade ni oruko Jesu oju to fo yen gba imularada ko be si riran gbangba kedere ni oruko Jesu eti ti o gboran si be si gboran bayi ni oruko Jesu isinwe were arun opolo gba imularada ni oruko Jesu emi dani loro emi to nda loro yen mo pase fun o jade ni oruko Jesu obi kibi to wunu agwara re gege orun jade ikeyin jade ipake jade ese to wu jabata jade ohun to wu labe ya labe abiya re jade ni oruko Jesu kansa apache fun o gba imularada gbogbo awon awon kokoro kansa yen egbe danu ni oruko Jesu gbogbo awon ayara re ko gba itura bayi o sa ogbe inu gba iwosan ni oruko Jesu iko fe iko egbe gba imularada bayi ni oruko Jesu Oluwa ati mo ro re se gbogbo irora gbogbo arun gbogbo ajaga gbogbo egun mo pase jade ni oruko Jesu awon eti to di e si bayi ni oruko Jesu awon arun inu lohun awon arun lode ta le ri egbe imularada ni oruko Jesu ohun ko to wu ka pe oruko re boya o te loruko ta mo sugba kan pe o ni arun a kan pe o ni aisan a pe o ni daloro a pe o ni ofa a pe o ni awon emi daloro mo pase fun jade ni oruko Jesu Oluwa iwo leni na to nse I to nse awon imo awon oro awon iranse re iwo lo muse mo oro wa se bayi imularada ni bi gbogbo bayi idande ni bi gbogbo bayi ise iya ni bi gbogbo bayi adupe Oluwa o Oluwa ese o ati se ni oruko Jesu ni agbadura mori gba o ileri na amuse ninu aye re yara re wo wari imularada na nibe o ma leri lati aleye so jade ri fio jade ko wa jeri re wa ti ajopin re oluso agutan ma bo ami mori igba mo gba iwosan mi yara lewo
0: wo ohun to lorun ti se fun eni ko ye wo ohun to le se tele o le se bayi se bayi iwo to kan joko soju kan tele dide be si ni rin o le iro tele bayi o le riro o wo ina to tan bayi o ye ara re wo olorun ma ti se oluwa ti wo so bo se ri gba nbe iwo ki hallelujah ko soke ki ngbo abeyo abeyo abeyo oluwa ti se ye ara re wo ye ara re wo ye ara re wo bo ba se ri nkan tolorun se owo otun mi bi ma bo nbe awon adari wa nduro de ma jade bo wa sita awon adari wa mi aran lowo lati pie ri re lati fi ogo fun olorun ohun to le se tele biyoju e bayi o le tu o le se ye ara re wo ye agu ara re wo ye ara re wo a o ni ko ma lo le o ye ara re wo mati lo wa pin eri re a fe gbo ohun to olorun se fun o ye ara re wo bo ba ti ri pe olohun ti se nkan kan ma jade bo lowo otun mi nbi jade sita ko ba le pin eri re pelu awon eniyan olohun lale yi a fe ba oyo ye ara re wo ye ara re wo wo nla ohun iyanu toluwa ti se ma bo ma jade bo jade wa sita lowo otun mi nbi wa pin eri re Benny, Benny, oh, shall any bear, oh, shall any bear, oh, shall any bear, oh, shall any bear, oh, shall any bear, oh, my shall any bear, oh, shall any bear, am I jadable, am I jadable, I fell by you, I fell by you, oh, to love, I like to love, yeah, I love. Ma jade bo ma jade bo nbe awon adari wa nduro de o wa tun ye wo wa wa re lowo le bi wa se pin eri re lale yi ibi yo le wu kele wa ye ara re wo bo ba si ri nkan to lohun ti se ye wo daada ma jade bo wa si owo otun mi nihi wa si owo otun mi nihi bo ba ko fi ri nkan tolorun se ma ma so do lo rara o o da ma jade bo lowo alaafia mi lowo alaafia mi ni bi ma bo nbe ori nkan kan tolorun se ma jade bo ka o ba le pin eri re lale yi ma jade bo nbi ma jade bo nbi ma bo lowo nbi legbe nbi ki o ba le pin eri re lale yi ye ara re wo olorun ma nsise eniyan olorun ti gbadua eniyan olorun ti gbadua ise iyanu ye o ti wa nu agu ara e bayi ye wo ye wo ye oju e wo ye eti e wo ye ese e wo ye owo re wo ye wo wa ri nkan tolorun ti se a fe ba oyo ni o ma jade bo nbi a fe ba oyo ma jade bo nihi ma bo ni owo alaafia ni nbi jade siwaju bo ba ti ri nkan tolorun se eyin akorin eje e fohun olorin dab ka fi yin olorun eje fogo fọlọrun pẹlu owo olorin

0: ẹṣeun
1: and do the you
0: come to my left hand side.
1: Ẹ máa bọ̀ lọ́wọ́ àlàáfíà mi níhìn-ín. Àwọn adarí wa ń dúró dè yín láti fọ̀rọ̀ wá yín lẹ́nu wò ká lè fún yín láǹfààní láti pín ẹ̀rìn yín lálẹ́ yìí. Yí ara rẹ wò, wà á rí nǹkan tọ́lọ́run ti ṣe. Yí ara rẹ wò, yí ara rẹ wò, Olúwa mà ti ṣe. Ohun tó o lè ṣe tẹ́lẹ̀ o lè ṣe báyìí. Ogbé nìkan wá tí o lè gbọ́rọ̀ tẹ́lẹ̀ pàtẹ́wọ́ sí ilé tí pàtẹ́wọ́ sí ilé tí pé orúkọ ẹ̀ wà á rí nǹkan tọ́lọ́run ti ṣe nú ayé ẹni náà. Ẹ máa bọ̀ lọ́wọ́ àlàáfíà mi níbí. Ẹ máa jáde bọ̀, ẹ lè pín ẹ̀rín yín. Ẹ rí i pé Ọlọ́run ti ó dá wa lójú pé Ọlọ́run ti ṣe nǹkan kan. Má bo o, má bo orí Olúwa o, má bo ẹ̀rí rẹ o. Jáde wá, wá ṣe àjọpín ẹ̀rí rẹ.

wọ́n wò wọ́n sọ pé wọ́n ní àrùn inú kíndìnrín wọn wọ́n ti ní ọ̀pọ̀lọpọ̀ ìrora wọ́n ń tiraka àní wọ́n fẹ́ jẹ́rìí nítorí pé nú ìsọjíta gbangba tó àyípadà sí àgbogbo ọlọ́run yí àyípadà rere àkókò iṣẹ́ ìyanu fún gbogbo ènìyàn ẹ̀sùn olúkúlùkù dòmìnira ní orúkọ jésù lágbàdúrà ẹ lè rí nú àbájáde èsì tó jáde wọ́n sọ pé kíndìnrín wọn tí ò ṣiṣẹ́ dáadáa láti ọjọ́ kẹfà oṣù kẹjọ ọdún tá a wà yìí wọ́n ti dòmìnira kíndìnrín wọn ó ti ń ṣe dáadáa ayé ẹ ti yí padà ẹ kálẹ́lúyà lóòótọ́ lóòótọ́ ó dòmìnira nítòótọ́ nípa ìgbàgbọ́ rẹ̀ bí a ṣe ń padà sí orí ilẹ̀ ìsọjí tààràtà níbi tá a ti ṣẹlẹ̀ ìsọjí yí ara rẹ wò ọlọ́run máa ń ṣiṣẹ́ gbogbo àyín adá iríjóòní ẹ wá ní ọlọ́run àlàáfíà mi níbí àwọn tí ó sì gba iṣẹ́ ìyanu ẹ̀yin náà jáde wá síbẹ̀ kí a ba lè fún ilé àǹfààní láti pẹ̀rẹ̀ yín ẹ sì máa yẹra yín wò máa rí ọlọ́run ṣe nǹkan kan ní àgọ́ ara ẹ ní ẹsẹ̀ rẹ lọ́wọ́ rẹ yẹ̀ wò lójú rẹ yẹ̀ wò olúwa ti ṣe ohun ìyanu kan níbẹ̀ lágọ̀ọ́ ara rẹ.

ẹ kí alleluia. Ilé borí jẹ́ ọ̀lẹ́ ìbọ̀dá ti wá. Àìsàn yìí ó wà ní ibi akokoro wọn. Akokoro ìrúro wọn láti nǹkan bí ọ̀sẹ̀ méjì. Ṣùgbọ́n lẹ́yìn àdúrà èèyàn Ọlọ́run lálẹ́ yìí, Ọlọ́run wò wọ́n sàn. Ìrora yẹn ti lọ. Ẹ ká alleluia o. Àkókò olówó wọn láti ọ̀sẹ̀ méjì lẹ́yìn àdúrà èèyàn Ọlọ́run ó lọ. Ẹ kí alleluia o. Ẹ̀rí mìíràn. Nípa ọ̀rọ̀ ọ̀fẹ́ Ọlọ́run, Sister Esther láti Lusada region náà fi wá. Wọ́n fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Jésù Nazareth bó ṣe wọ́n sàn. Wọ́n wá síbí láti ọjọ́ ìsinmi torí pé wọn ò lè rìn dáadáa pẹ̀lú gbogbo oògùn tó ń lò. Kò rọrùn rárá. Àní lónìí wọ́n ń sọ fẹ́ lómi ṣùgbọ́n dúpẹ́ lọ́wọ́ Jésù oníṣègùn tó wọ́n sàn lónìí. Ojú wọn ni wọ́n ní wàhálà. Oúnjẹ ló dàbẹ́ ni pé wọn kò tiẹ̀ yé wọn bó ṣe bẹ̀rẹ̀. Wọ́n kàn ní pé àwọn ò lè wo iná tọ́ọ̀ṣì. Ipé báwọn bá ti wo púpọ̀ jù kíní ń tẹ̀síwájú. Wọ́n ti lo oògùn. Wọ́n lo ọ̀pọ̀lọpọ̀ oògùn. Wọ́n ra oògùn ojú. Àní àwọn oníṣègùn tí wọ́n rí. Wọ́n sọ fún wọn fún àwọn tó ń ṣètò ìlera. Wọ́n jẹ́ ẹyin Jésù ló pé lálẹ́ yìí. Jésù mà ti ṣe fún wọn. Ẹ ká alleluia o. Jésù ti ṣe fún wọn. Jésù ti ṣe wọn tiwọn náà lórúkọ Jésù. À ń dúró de ẹ̀rí ìwọ náà báyìí. Máa jáde bọ̀ kí o ba lè pín ẹ̀rí rẹ pẹ̀lú wa. Ẹ kí alleluia. Wọ́n ní ìrora. Wọ́n ó le fún wọn láti máa ríran dáadáa. Àní bí iná bá tàn. Àìsàn ojú ló ń dààmú wọn. Ṣùgbọ́n lẹ́yìn àdúrà ènìyàn Ọlọ́run gbogbo àìsàn yìí lọ ó pòórá dànù. Ẹ ká alleluia o. Ẹ̀rí mìíràn. Ìwo náà máa yí ara rẹ wò ń bẹ̀. Agbára Ọlọ́run rẹ ti jáde. Ìwòsàn ẹ wà lágọ̀ ara yẹ wò. Ohun tó o lè ṣe tẹ́lẹ̀ o lè ṣe báyìí. Ọlọ́run máa ń ṣiṣẹ́. Ẹ kí alleluia o. Ẹ kí alleluia. Orúkọ ènìyàn ni Sister Chidi mú. Kristana láti Regionia àgbàdo náà ti wá. Gúrùpù ìdí wọn wá jẹ́ èso Ọlọ́run náà ayé wọn. Nípa ọwọ́ ọ̀fẹ́ Ọlọ́run wọn ti dẹ ní ìgbàlà wọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fi lè. Láti nǹkan bí ọdún márùn-ún báyìí ni wọ́n ti ní ìrírí ìrora tó le pọ́nrán ní abẹ́ ikùn wọn. Wọ́n lọ sílé ìwòsàn fún àyẹ̀wò. Wọ́n sọ fún wọn pé wọ́n máa ṣiṣẹ́ abẹ ní ẹ̀rù ń bà wọ́n. Wọ́n wá ń gbàdúrà lúpa ẹ̀ ṣùgbọ́n sí ògo Ọlọ́run lálẹ́ yìí. Wọ́n gba ìwòsàn wọn lẹ́yìn àdúrà ènìyàn Ọlọ́run. Ìrora tó ń ro wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ro wọ́n mọ́. Ìbàdí wọn tó ń ro wọ́n tẹ́lẹ̀ àti nǹkan bí oṣù mẹ́jọ. Ìbàdí ro ẹ náà lọ wọ ẹ̀rù bọ́ ṣe ń bẹ̀rẹ̀ báyìí. Wọ́n lè yíra padà. Wọ́n ò lè ní ìrora kankan mọ́. Ẹ kí alleluia o. Dr. Ṣokun Ọlálékan. Wọ́n ní jẹ́rìí ní ìrora ní apá ọ̀tún wọn. Ìrora yẹn nǹkan tó le fà á. Bóyá òkúta inú. Bákan náà wọn ní ìrora nínú ìbàdí wọn nípa àdúrà ènìyàn Ọlọ́run. Obìnrin nípa ọwọ́ ọ̀fẹ́ Ọlọ́run ẹ̀yin náà lè rí bọ́ ṣe ń bẹ̀rẹ̀. Wàhálà yẹn kò sí ń bẹ̀ mọ́. Ẹ ká alleluia o. Ó gba ìwòsàn rẹ̀. Ìwọ náà ń gba tiẹ̀ lálẹ́ yìí lórúkọ Jésù. Ó tiẹ̀ ti gbà bó bá ti rí ìgbà wá sọ fún wa ohun tọ́lọ́run ṣe ṣe fún ọ. Ẹ̀rí mìíràn. Ẹ kí alleluia. Alleluia o. Àn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Orúkọ arábìnrin ni Gloria Yaun láti ìpínlẹ̀ Imo. Ṣùgbọ́n ogúnjọ bíbí náà ń gbé.
fún ọ̀pọ̀lọpọ̀ ọdún wọ́n ní ìrí nǹkan nínú lágọ̀ọ́ ara wọn. Ṣe ló dàbí ẹni pé bọ́ọ̀lù wà nínú wọn, ó fẹ́ wọnú ọkàn wọn, ṣùgbọ́n wọ́n ń gbàdúrà nípa ẹ̀ torí nípa nǹkan yìí. Ṣùgbọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé lálẹ́ yìí, lẹ́yìn àdúrà ènìyàn Ọlọ́run, lẹ́yìn tí ènìyàn Ọlọ́run nígbà tí bàbá wa ló lọ ń gbàdúrà kí nìyẹn rìn káàkiri wọ́n kàn dì í mú. Ṣùgbọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́yìn àmì tó gbẹ̀yìn kí nìyẹn gbà púra bíi fò báyìí ẹ̀rí ẹrù wọn, wọ́n lè máa fọwọ́ síbẹ̀, wọn ò ní ìwà ẹ̀ mọ́, wọ́n kàn wọ́n ń gbára wọn mú bóyá àbówà ń bẹ̀ wọn ò máa rí mọ́. Wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kí orúkọ Ọlọ́run kó di àìlógo títí láé lórúkọ Jésù. Ó ti lọ títí láé. Àmì nǹkan mí ni ọkàn wọn, ọwọ́ wọn, nǹkan kan wà lọ́wọ́ wọn yìí. Ńṣe ló máa máa ta wọ́n bẹ́ẹ̀ ni pé wọ́n fata pípa àtàrorà pa wọ́n bẹ́ẹ̀ ni pé bóyá ọgbẹ́ wà ń bẹ̀. Wọn ò lè lo ọwọ́ yìí láti fa bọ́ láti fi fọṣọ. Ṣùgbọ́n fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé àdúrà ìsọjí tí wọ́n ń wà nú ẹ̀ lónìí wọ́n ti rí iṣẹ́ ìyanu. Ọlọ́run ti ràn wọ́n lọ́wọ́ báyìí, wọ́n ti ń bá jìjàkadì pẹ̀ lọ́wọ́ yìí báyìí. Wọ́n ò lè pàtẹ́wọ́ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe ń pàtẹ́wọ́, ẹ̀rù bẹ́ẹ̀ ṣe ń pàtẹ́wọ́, wọ́n ò lè pàtẹ́wọ́ báyìí tẹ́lẹ̀ o. Ẹ̀rù ẹ̀rù wọ́n ti ń jó, wọ́n ń jó, wọ́n ti dòmìnira. Ọlọ́run mà ti ṣe fún wọn, Ọlọ́run ti ṣe fún wọn, kórúkọ Ọlọ́run kó di àìlógo títí láé. Ọlọ́run ti ṣe. Má bò ó, má bò ó, wá pín ẹ̀rí rẹ pẹ̀lú àwòrán Ọlọ́run. Hallelujah o. Ẹ̀rí àkọ́kọ́ ẹnìyẹn ni pé wọ́n ní nǹkan kan bí ẹni bọ́ọ̀lù tó ń rìn kiri lára wọn nípa ọ̀rọ̀ ọ̀fẹ́ Ọlọ́run lẹ́yìn àdúrà èèyàn Ọlọ́run. Ìyẹn lọ. Nǹkan míì ni ìkejì ni pé wọ́n ṣàfiwé bí àwọn tá a lè pè ní ọwọ́ gígan. Ó nira fún wọn láti pàtẹ́wọ́ àti láti fi ọwọ́ yẹn gbé nǹkan, ṣùgbọ́n nípa ọrọ̀ ọ̀fẹ́ Ọlọ́run lẹ́yìn bá a ṣe rí báyìí ṣe báyìí wọ́n lè pàtẹ́wọ́ ẹ̀ dáadáa báyìí. Wọ́n ní wọ́n láti lo òkú yẹn tó lọ, ṣùgbọ́n wọn ò lè lo oògùn mọ́ kí ni yẹn ti lọ. Iṣẹ́ ìyanu leléyìí o. Ẹ̀rí mìíràn. Ẹ kí hallelujah o. Orúkọ obìnrin ni púpọ̀ Àlọ̀mídé ìlú Ògbónà ti wá. Wọ́n dúpẹ́ lọ́wọ́ fún Tọ́lá ti ṣe nílò lẹ́yìn. Wọ́n ní ìrora lẹ́sẹ̀ wọn, ẹsẹ̀ méjèèjì ló ń ro wọ́n. Àní bọ́n bá ti ẹ̀dúró ń ṣe ló dàbí ẹni kí bá kọ́ ìfì jókòó. Ṣùgbọ́n lẹ́yìn àdúrà ènìyàn Ọlọ́run tí ìwà sì ṣàgùtàn lẹ́yìn àdúrà bàbá wa ló dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìrora ẹ máa lọ inú ayé wọn. Ẹ kí hallelujah o. Nǹkan míì ni pé ojú wọn ìgbà míì bẹ́nìkan bá ń bọ̀ wọn ò ní rí ẹnìyẹn dáadáa, ṣùgbọ́n báyìí wọ́n lè ríràn dáadáa. Ẹ kí hallelujah o. Wọ́n ṣẹ̀ṣẹ̀ jẹ́rìí nípa ìrora ní ẹsẹ̀ wọn, eléyìí tá a lè pè ní ìrora lẹ́sẹ̀, ìrora nínú iṣan lẹ́sẹ̀. Ṣùgbọ́n nípa ọ̀rọ̀ ọ̀fẹ́ náà lẹ́yìn àdúrà ènìyàn Ọlọ́run ìrora yẹn ó mà pùúrà. Wọ́n ní ká rìn kan wù ẹ̀rí àwọn olórin yẹn, wọ́n lè rìn dáadáa nípa ọ̀rọ̀ ọ̀fẹ́ Ọlọ́run. Ìrora yẹn ti lọ, ó sì ti lọ láéláé. Hallelujah o. Ẹ̀yin akọrin,

0: Eto ibo Oluwale mi lekun. Mo wa lati Aton Lusada region, Ogun West Nigeria. Mo ko re fe Olorun. Mo ti de ni igbala. Mo di bara Olorun to tu asiri ogun aye mi. Ranse Olorun menu ba isoro mi ni ojo isimi June, GCK June. Ko so pe isoji owuro isoji owuro ise yanu ni ojo isimi yen. Ni won ni pe je kita la ka wi pe mo di Olorun. Won ni wo so fun ise mi tori pe ise mi yen o ti fun lala to wa nu ise mi. Àwọn tó bá mi ṣiṣẹ́ mi ìrówó sọ fún wọn iṣẹ́ tó tẹ́ni bíi mẹ́ta àbí mẹ́rin tó yẹ kán ṣe mí nìkan mọ̀ ń dáṣe. Ó di àìsàn, ó di gbèsè, ó di àìní sínú ayé mi, ó di òṣì àti ìṣẹ́. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà tí ìránṣẹ́ Ọlọ́run mẹ́nu ba ìṣòro mi, ìyípadà ọ̀tún ó bá ayé mi. Bákan náà ni nígbà tí àmúra sílẹ̀ fún ìsọjí yìí, olùṣọ́ ìgbà state over sí àwọn sọ wípé a máa bí ọmọ GCK ní oṣù keje GCK oṣù keje ọjọ́ àkọ́kọ́ ọmọ mi bí ìbejì obìnrin méjì. Nígbà tí mo ń ronú orúkọ tí mo yẹ fún àwọn ọmọ yìí, ẹ̀mí mọ́ fún mi ní Isaiah 62:4. Ó ní a kì yóò pè mí ní ìkọ̀sílẹ̀ mọ́, bẹ́ẹ̀ ni a kì yóò pe ilẹ̀ mi ní ahoro mọ́, ṣùgbọ́n ó pè mí ní Elsiba àti ilẹ̀ mi ní Beulah. Nítorí inú Ọlọ́run dùn sí mi, a ó sì gbé ilẹ̀ mi ní ìyàwó. Mo dúpẹ́ torí pé Ọlọ́run mú ìlérí rẹ̀ yìí ṣẹ fún mi. Orúkọ àwọn ọmọ náà ni Elsiba, Beulah, Febe, Priscilla, àdúrà gbé mi, àdúrà lérè, goodness, mercy. Bí wọn náà ṣe wá síbi ìsọjí tàbí tó ń ní àsopọ̀, Ọlọ́run yóò fún ọ ní iṣẹ́ ìyanu rẹ̀ lórúkọ Jésù. Praise the Lord.
1: Her testimony goes thus.
2: Ẹyin rẹ̀ wọ́n lọ báyìí.
1: During the preparation for this
2: GCK,
1: the pastor gave them assurance that many things the Lord will do in the life of every participant. He assured her that her problem will be rolled away. Difficulties, sicknesses, diseases, and ailments will be rolled away. And by the grace of God, it happened. Other assurance are this, that they will be give, God will give them GCK babies, and God gave
2: GCK.
1: Her
2: si not
1: particularly
2: kinshe,
1: her GCK baby twins. She mentioned her names, their names here. These are the things for God did for them. And this evening God has equally done great things for this, our sister. Praise the Lord.
2: Hallelujah.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ṣé àwọn àpọ́sẹ́lì orí ìkẹtàlá àwọn wòlíì àti àwọn olùkọ́ ní sì ń bẹ nínú ìjọ tí ó wà ní Antioku, Barnaba àti Simeoni tí a ń pè ní Nigeri àti Lukiu ara Kirene àti Manaeni tí a tọ́pọ̀ pẹ̀lú Herodu Tetrake àti Saulu. Bí wọ́n sì ti ń jọ́sìn fún Olúwa tí wọ́n sì ń gbàwẹ̀, ẹ̀mí mímọ́ wípé ẹ̀yà Barnaba òun Saulu sọ́tọ̀ fún mi fún iṣẹ́ tí mo ti pè wọ́n sí. Nígbà tí wọ́n sì ti gbàwẹ̀, tí wọ́n sì ti gbàdúrà, tí wọ́n sì ti gbé ọwọ́ lé wọn, wọ́n sì rán wọn lọ. Ǹjẹ́ bí a ti rán wọn láti ọwọ́ ẹ̀mí mímọ́ lọ, wọ́n sọ̀kalẹ̀ lọ sí Seleukia, láti ibẹ̀ wọ́n sì wọkọ̀ lọ sí Kipru. Nígbà tí wọ́n sì wà ní Salami, wọ́n ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run ní sinagogu àwọn Júù, wọ́n sì ní Jùánù pẹ̀lú fún ìránṣẹ́ wọn. Nígbà tí wọ́n sì la gbogbo erékùsù jáde Páfò, wọ́n rí ọkùnrin kan, Oṣó, Wòlí Èké, Júù, orúkọ ẹni tí jẹ́ Bá Jésù, ẹni tí ó wà lọ́dọ̀ Sajo Pọ́ọ̀lù, baálẹ̀ ìlú náà, amòye ènìyàn. Òun náà ni ó ránṣẹ́ pé Barnaba òun Saulu, ó sì fẹ́ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n Elima Oṣó náà, nítorí bẹ́ẹ̀ ni ìtumọ̀ orúkọ rẹ̀, ó takò wọ́n, ó ń fẹ́ pa baálẹ̀ ní ọkàn dà kúrò ní ìgbàgbọ́. Ṣùgbọ́n Saulu, tí a ń pè ní Pọ́ọ̀lù, ó kún fún ẹ̀mí mímọ́, ó sì tẹjúmọ́, ó sì wípé, ìwọ tí ó kún fún àrékérekè gbogbo àti fún ìwà ìkà gbogbo, ìwọ mẹ́ṣù, ìwọ ọ̀tá òdodo gbogbo, ìwọ kì yóò adẹ́kun àti máa yí ọ̀nà títọ́ Olúwa po. Ǹjẹ́ ní ìsinsìnyìí, wo ọwọ́ Olúwa ń bẹ lára rẹ, ìwọ sì fọjú, ìwọ kì yóò rí oòrùn ní sáà kan. Lójú kan náà, òwúṣúwúṣu àti òkùnkùn sì bò ó, ó sì ń wá ènìyàn kiri láti fà á lọ́wọ́ lọ. Nígbà tí baálẹ̀ rí ohun tí ó ṣe, ó gbàgbọ́, ẹnu sì yà á sí ẹ̀kọ́ Olúwa. Nígbà tí Pọ́ọ̀lù àti àwọn tí ó wà pẹ̀lú rẹ̀ sì ṣíkọ̀ ní Páfò, wọ́n wá sí Pága ní Pamphylia, Jùánù sì fi wọ́n sílẹ̀, ó sì padà lọ sí Jerusalemu. Nígbà tí wọ́n sì la Pága kọjá, wọ́n wá sí Antioku ní Pisidia, wọ́n sì wọ inú sinagogu ní ọjọ́ ìsinmi, wọ́n sì jókòó. Àtìlẹ́yìn kíka ìwé òfin àti ìwé àwọn wòlíì, àwọn olórí sinagogu ránṣẹ́ sí wọn pé, ará, bí ẹ̀yin bá ní ọ̀rọ̀ ìyànjú kan fún àwọn ènìyàn, ẹ sọ ọ́. Pọ́ọ̀lù sì dìde dúró, ó sì juwọ́ sí wọn, ó ní, ẹ̀yin ènìyàn Ísírẹ́lì àti ẹ̀yin tí ó bẹ̀rù Ọlọ́run, ẹ fi etí sílẹ̀. Ọlọ́run àwọn ènìyàn Ísírẹ́lì yìí yan àwọn bàbá wa, ó sì gbé àwọn ènìyàn náà lékè nígbà tí wọ́n ṣe àtìpó ní ilẹ̀ Íjíptì. Apá gíga ni ó sì fi mú wọn jáde kúrò nínú rẹ̀. Ní ìwọ̀n ìgbà 40 ọdún ni ó fi mú sùúrù fún ìwà wọn ní ejò. Nígbà tí ó sì ti run orílẹ̀-èdè méje ní ilẹ̀ Kínánì, ó sì fi ilẹ̀ wọn fún wọn ní ìní fún ìwọ̀n 450 ọdún. Àtìlẹ́yìn nǹkan wọ̀nyí, ó fi onídàájọ́ fún wọn títí ó fi di ìgbà Samuel wòlíì. Àtìlẹ́yìn náà ni wọ́n béèrè ọba. Ọlọ́run sì fún wọn ní Saulu ọmọ Kiṣi, ọkùnrin kan nínú ẹ̀yà Benjamini fún 40 ọdún. Nígbà tí ó sì mú un kúrò, ó gbé Dáfídì dìde ní ọba fún wọn. Ẹni tí ó sì jẹ́rìí rẹ̀ pé, mo rí Dáfídì ọmọ Jese, ẹni bí ọkàn mi tí yóò ṣe gbogbo ìfẹ́ mi. Láti inú irú ọmọ ọkùnrin yìí ni Ọlọ́run ti gbé Jésù olùgbàlà dìde fún Ísírẹ́lì gẹ́gẹ́ bí ìlérí. Nígbà tí Jòhánù ti kọ́ wàásù baptismu ìrònúpìwàdà fún gbogbo ènìyàn Ísírẹ́lì ṣáájú wíwá rẹ̀. Bí Jòhánù sì ti ń la ipa tirẹ̀ já, ó ní, ta ni ẹ̀yin ṣe bí èmi ń ṣe, èmi kì í ṣe òun, ṣùgbọ́n ẹ kíyèsí, ẹnìkan ń bọ̀ lẹ́yìn mi, pàtẹ ẹsẹ̀ ẹni tí èmi kò tó tú. Ará, ẹ̀yin ọmọ ìran Ábráhámù àti ẹ̀yin tí ó bẹ̀rù Ọlọ́run, àwa ni a rán ọ̀rọ̀ ìgbàlà yìí sí, nítorí àwọn tí ń gbé Jerusalemu àti àwọn olórí wọn, nítorí tí wọn kò mọ̀ ọ́n, àti ọ̀rọ̀ àwọn wòlíì tí à ń kà ní ọjọ́jọ́ ìsinmi kò yé wọn. Wọ́n mú ṣe ní dídájọ́ rẹ̀ lẹ́bi, àti bí wọn kò tilẹ̀ ti rí ọ̀ràn ikú sí, síbẹ̀ wọ́n rọ Pilatu láti pa á. Bí wọ́n sì ti mú nǹkan gbogbo ṣe tí a ti kọ̀wé nítorí rẹ̀, wọ́n sì sọ ọ́ kalẹ̀ kúrò lórí igi, wọ́n sì tẹ́ ẹ sí ibojì. Ṣùgbọ́n Ọlọ́run jí dìde kúrò nínú òkú, ó sì farahàn ní ọjọ́ pípọ̀ fún àwọn tí ó bá a gòkè láti Galili wá sí Jerusalemu, àwọn tí ń ṣe ẹlẹ́rìí rẹ̀ ní ìsinsìnyí fún àwọn ènìyàn. Àwa sì mú ìrere wá fún yín ti ìlérí tí a ti ṣe fún àwọn bàbá. Bí Ọlọ́run ti mú èyí náà ṣe fún àwọn ọmọ wa nígbà tí ó jí Jésù dìde. Bí a sì ti kọ̀wé rẹ̀ nínú Sáàmù kejì pé, ìwọ ni ọmọ mi, lónìí ni mo bí ọ. Àti ní ti pé ó jí dìde kúrò nínú òkú, ẹni tí kì yóò tún padà rí ìbàjẹ́ mọ́, ó wí báyìí pé, èmi ó fún yín ní ore mímọ́ Dáfídì tí ó dájú. Nítorí ó sì wí nínú Sáàmù mìíràn pẹ̀lú pé, ìwọ kì yóò jẹ́ kí ẹni mímọ́ rẹ rí ìdíbàjẹ́. Nítorí lẹ́yìn ìgbà tí Dáfídì sin ìran rẹ̀ tán bí ìfẹ́ Ọlọ́run, ó sùn, a sì tẹ́ ẹ ti àwọn bàbá rẹ̀, ó sì rí ìdíbàjẹ́. Ṣùgbọ́n ẹni tí Ọlọ́run jí dìde kò rí ìdíbàjẹ́. Ǹjẹ́ kí ó yé yín ara pé nípasẹ̀ ọkùnrin yìí ni à ń wàásù ìdáríjì ẹ̀ṣẹ̀ fún yín, àti nípa rẹ̀ ni à ń dá olúkúlùkù ẹni tí ó gbàgbọ́ láre kúrò nínú ohun gbogbo tí a kò lè dá yín láre nínú òfin Mósè. Nítorí náà, ẹ kíyèsára kí èyí tí a ti sọ nínú ìwé àwọn wòlíì kí ó má ṣe dé bá yín pé, ẹ wò ó, ẹ̀yin ẹlẹ́gàn, kí ẹnu kí ó sì yà yín, kí a sì fẹ́ yín kù, nítorí èmi ṣe iṣẹ́ kan ní ọjọ́ yín, iṣẹ́ tí ẹ̀yin kò jẹ́ gbàgbọ́ bí ẹnìkan tilẹ̀ ròyìn rẹ̀ fún yín. Bí wọ́n sì ti ń jáde, wọ́n bẹ̀bẹ̀ pé kí a sọ̀rọ̀ wọ̀nyí fún wọn ní ọjọ́ ìsinmi tí ń bọ̀. Nígbà tí wọ́n sì jáde ní sinagogu, ọ̀pọ̀ nínú àwọn Júù àti nínú àwọn olùfọkànsìn aláwọ̀ṣe tẹ̀lé Pọ́ọ̀lù òun Barnaba, àwọn ẹni tí ó bá wọn sọ̀rọ̀, tí wọ́n sì rọ̀ wọ́n láti dúró nínú ore ọ̀fẹ́ Ọlọ́run. ni ojo isimi keji gbogbo ilu si fere pejo tan lati gbo oro olorun sugbon nigbati awon ju ri opo eniyan na won kun fun owo won soro di si on ti paul nso paul on ba na ba si so laiberu pe eyin ni o to ki a ko soro olorun fun sugbon bi e ti tanu e si kara yin si alaiye fun iye ni pekun wo awa yi pada sodo awon keferi be ni oluwa sa ti pase fun wa pe mo ti gbe okale fun imole awon keferi ki wo ki o le je fun igbala titi de opin aye nigbati awon keferi si bo eyi won yo won si yin olorun logo gbogbo awon ti ayan si iya ni pekun si gbagbo a si tan oro oluwa ka gbogbo ekun na sugbon awon juuru awon obinrin olufokansin ati olola soke ati awon agba ilu na won si gbe enu ni bini dide si paul on banaba won si si won kuro ni agbegbe won sugbon won gbon eku rese won si won won si wa si konioni awon omo eyin si kun fun ayo ati fun emi mimo
2: e je ki agbadura baba wa tin be le orun adupe lowo yin lopolopo we pe loni ni atun wa si waju yin ni akoko isoji ati ise iyanu yi adupe we pe o yi pada adupe we pe oro yin ko yi pada adupe we pe anu yin ore ofe ati agbara yin ko yi pada we pe sibe sibe loni bi aba wa oju yin a o ri bi a ba n fe ore lati odo yin e o se fun wa adupe wi pe e ka wa ye si eni ti o wa se waju yin lati wa gbo oro olorun lati wa mura wa sile fun ipadabo jesu christi e gba pe ati yin wa ni oruko jesu loni bi ati wa adura wa ni wi pe e o ba wa soro gege bi baba si omo e o se wa loju lati je ki a ri ipese atorun wa te ti pese fun wa ni akoko ti a wa yi adupe e gba pe ati yin wa ki e si gbo adura wa nitori we pe a gbadura ni oruko jesu christi oluwa wa loni mo gbagbo we pe o ti gbo lati enu adari wa nipa imura sile ti a n se ati awon imura sile ti o ye ki a tun se nitori ipade ti o n bo ni waju wa wepe ni akoko ajinde ani ipago awon eniyan mimo nitori be gege bi ati so fun o ye ki o ma gbaradi o ye ki o ma mura sile ki o ba le je alabapin ninu awon ebun orun ati ninu awon ipese atoke wa ti olorun yo ya lo wa ni akoko ipago yi ati so wipe ni ojobo ni ose ti nbo eyi ni ojo alamisi gege bi ojo oni ni ose ti nbo titi di ojo aje eyi ni ojo monday ni ojo ikejidinlogbon osu yi titi di ojo kini osu ti nbo ni a o fi ni ipago yi mo si mo wipe awon adari wa yo ti so fun o ibi ti ipago ti re yo wa pelu awon eniyan olorun nitori be ki a ma se jafara ki a mura sile ki a ma se ri enikan ti yo rin irin ajo ni akoko yi nitori o je akoko ti olorun fe bokun wa ti o n fe mu aini nipa ti emi igbesi aye wa ti o fe mu kuro ti o n fe pese wa sile fun bibo jesu nitori gege bi a ti n foju sona ati gege bi a ti n se akiyesi ariwe pe jesu kristi oluwa olugbala wa ti a n reti ki yio pe de o si ye ki a mura sile ki a ma se dabi awon wundia alaigbon sugbon ki a le je wundia ologbon nitori be mura sile ki o ri we pe o wa ni ipago ni akoko yi ki se be nikan o ye ki o so fun awon ara ile re awon aladugbo re awon ti ejo n gbele o ye ki o so fun won nipa ti ipago ti n bo yi ki o si mo we pe olorun se tan o mura sile lati bokun wa ki iwo paapaa pelu awon naa ki e ba le je alabapin ninu awon ti olorun fe se fun wa loni nitori ti akoko wa ti lo won o ma ba wa soro die nipa ipese olorun ni akoko iyan ipese olorun ni akoko iyan bi aban so nipa iyan tabi nipa oda mo ro we pe o ye ki o je ohun ti o ye enikokan wa awon ti won wa ni aye nigba ajakale ogun ajakaye ti ikeji ni odun die seyin ge ni bi adota odun seyin a ri wi pe ni akoko na iyan ati oda o mu ni ile wa iyo o so lati ri onje o so lati ri ti o fi je wi pe opolopo ni o je wi pe ebi ni o pa won ku tabi awon arun miran ni o fi ara won se bogbe ti o je ki won ki o fi ile bora bi aban so nipa iyan akoko iyan o je akoko ti o buru jojo ti a n gbadura wi pe ki olorun ki o ma je ki a ma ri iru igba be sugbon o ye ki a mo wi pe ninu oro olorun akoko iyan wa ati wi pe ninu akoko iyan yi olorun ma n pese fun awon eniyan ti re je ki a wo amosi ori kejo amosi ori kejo lati ese ikokanla amosi ori kejo bi o ba ti si iwe danieli bi o ba tesiwaju ori iwe osea bi o ba tesiwaju lati iwe osea ori joeli bi o ba se tesiwaju lati joeli ori amosi amosi ori kejo lati ese ikokanla kiyesi ojo na de ti ni oluwa olorun wi emi o ran iyan wa si ile na ki se iyan onje tabi ongbe fun omi sugbon iyan gbigbo oro olo oluwa nihi le ati so lati enu woli olorun o so wi pe bayi le oluwa wi wi pe iyan bo ni ile na olorun ran amosi lati so fun awon ara israeli o so fun won wi pe akoko iyan de pataki o so fun awon ara samaria ni akoko na wi pe emi o ran iyan wa si ile na sugbon so fun wa o ni ki se iyan nipa ti onje jije tabi ki se ti o ngbe nipa omi mimu o ni sugbon iyan gbigbo oro oluwa o seese ki o ma jo loju o seese ki o ma mo bi o seese pataki to wi pe olorun so nipa iyan gbigbo oro oluwa gba ti an so nipa gbigbo oro oluwa o pin si ipa meji ikini ati fun awon omo israeli ni oro oluwa ti akosile a se ti ran awon omo lefi ati awon alufa ati ran si won lati se itumo oro ti akosile yi nipa imisi emi olorun olorun wa so fun won wi pe igba kan yi o de ni igbese aye awon omo israeli ti o je wi pe imisi ti o ye awon omo lefi imisi ti o ye awon alufa lati se itumo oro olorun fun won ki o ba le tu won lara ki o ba le yi won pada ki o ba le je ki won ki o ni igbagbo wi pe imisi atorun wa yi a ki o fun omo lefi ati wi pe won ki yo le gbo itumo oro olorun tin se ni ye tin se ni pe ikeji ni wi pe olorun ran awon woli si awon omo israeli o si man fun won ni oro ti o wa lati enu oluwa o man fun awon omo israeli sugbon olorun wa nso fun won wi pe igba kan yi o de ti oro ti o wa taara lati enu oluwa wa si okan wa si isepaya awon woli won yi ki a ba le fun awon omo israeli wi pe igba kan yi o de ti won ki yo ni iru anfani be wi pe yo je igba iyan iyan gbigbo oro oluwa ni iru akoko be okunkun yo bole biribiri ni iru akoko be agbara ati bolowo esu ki yo si ni iru akoko be ati ni igbagbo ninu olorun lati mo bi ati igbadura yo soro jojo ni iru igba be itunu lati oke wa ti oro olorun ti o ma mu wa ki o wa si odo awon eniyan na ni iru igba na ti iyan oro olorun bi o ba wa ki o le si ireti ninu olorun nitori wi pe oro olorun ni fini lokan bale oro olorun ni funi ni itunu oro olorun ni funi ni ireti oro olorun ni je ke amo bi a ti gbadura oro olorun ni fun wa ni igbagbo oro olorun ni je ke amo wi pe baba wa nbe le orun oro olorun ni je ke amo wi pe esu lagbara lori awon omo olorun oro olorun ni je ke amo wi pe olorun pese aye kan sile fun wa wi pe ni igba ti akoko ba to yo mu wa lo si odo ara on ti kara re olorun wa nso fun wi pe igba nbo ni akoko aye awon omo israeli ti o je wipe okunkun yo bole biribiri nitori wipe iyan gbigbo oro olorun yo wa laarin won wo lati ese kejila won o si ma rin kiri lati okunkun de okunkun ati lati ariwa shegapra fun mi won o si ma rin kiri lati okun de okun ati lati ariwa ani titi de gabasi won o sare siwa seyin lati wa oro oluwa won ki yo si ri le ojo na le awon arewa wundia ati awon odomokunrin yo daku fun ongbe eni aso fun amo israeli we pe akoko eyan o nbo laarin won eyan gbigbo oro olorun oro oluwa kini se ti olorun so be kilomu iru akoko be wa si igbese aye won o se ni laanu we pe afowofa awon mo israeli tabi awon ara samaria ni eyan gbigbo oro olorun yi ni o fi de ba won o je mo ni aye ti a wa loni bi eyan ba wa nibi kibi eyan gbigbo oro olorun eyan gbigbo oro olorun ni awon abule tabi ileto tabi ni ilu tabi ni awon ilesi ti a ti ko kale eyan gbigbo oro olorun ti o wa nibe won je afowofa awon eniyan olugbe ilu na je ke wo amosi orikeje amosi orikeje lati ese ikejila amasi aso fun amosi pelu pe iwo ariran lo sa lo si ile juda se ma jeun nibe se ma so tele nibe sugbon ma se so tele mo ni beteli nitori ibi mimo oba ni afin oba sini sori ohun ti mo fi so wi pe iyan oro olorun ti o mu laarin won tabi ti a so wi pe yo mu laarin won o je afowofa won ohun ti a ri ni wi pe ikan ninu awon ijoye o pe amosi o so fun pe ki o kuro ni ilu nitori wi pe oba n gbe nihi ati nitori wi pe afin oba o wa nihi ati wi pe ibi mimo eyi ni ni ibi ileesin eyi ti oba ma n lo o wa nihi nitori be won o fe ki o ma soro ti o ti ma n so oro olorun ti o n so wi pe a o da elese lebi a o da elese lejo wipe ani lati ronupo ada won so wipe awon o fe gbo iru iwaasu be bi o ba ka gbogbo iwe amosi o ri wipe ohun ti amosi ti o ntenumo ni wipe fun ire koja mefa ati ese nla tabi meje wipe nitori be idajo nbo lori awon eniyan na nkan ti o nso fun ni wipe won lati ronupo ada bi won ba fe ri oju olorun won fe oju ere lati odo olorun won fe emi si lati oke wa won fe alaafia ati anu lati odo oluwa wipe won lati ronupo ada sugbon amasia wan so fun amosi wipe o to ge ronupo ada ti poju wipe ki a se atunse o ti poju ki a ma ke pe oluwa wipe ki o so wa di mo ki o yi okan wa pada o ti poju wipe ki o sa lo si beteli ki o sa lo si ibomiran nitori pe afin oba wa nihin nje ki a se be ni ori loni wipe ni opolopo ileesin ni opolopo ijo eleyameya ni a ti ri wipe won ki fe gbo oro oluwa won a ko eti ikun si oro olorun bakan na ni a ri wipe bi won ti se ni akoko awon ti amosi be ni won se loni eyi ni iyan fi de eyan gbigbo oro oluwa ninu timothy keji ori kerin timothy keji ori kerin ese iketa ati ese ikerin nitori pe igba yo de ti won ki yo le gba eko ti o ye koro sugbon bi won ti je eni ti etin rin won lo ko olukojo fun ara won ninu ife ko fe ara won won si yi eti won pada kuro ninu otito won si yi pada si itan asan bi o ba je eni ti o tin lo si ilesi kan tele tele ki o to wa si yin o ri wi pe ohun ti a so yi ni a ri ni opolopo ilesi wi pe igba yo de igba na si ti de tan ti won ki yo le gba eko ti o ye koro opolopo ninu awon ilesi ni a ti ri awon igbimo alabe sekele ti a ri wi pe won ma so fun oni waso wi pe bi aban waso wi pe ki a ma ko birin jo a oni le dawo apo alufa o bi aban waso oko kan aya kan awon olokiki eniyan won ki o le wa si ile isin wa bi aban waso wi pe ki a se atunse owo ti ati ji tele tele ti ati fi kole ti ati fi ra moto wi pe ki a tun pada lo si bi ti ati ji awon won yi ile ise ti ati ko dukia won wi pe ki a tun lo se atunse bi aban so be awon oloselu won ki o le wa si ile isin wa bi aban so wi pe ki a ma se oso aye ki a ma rin irin aye bi aban waso eko ti o ye koro lati inu oro olorun wi pe awon gbajumo obirin won ki o le wa si ile isin wa nitori be won ma so fun bishop won ma so fun awon alufa won ma so fun awon alori oniwasu won wi pe ki won ki o menu duro nipa ti oro irunupo oda nipa oro atunse nipa oro gbegbekele Jesu Christi fun igbala won ma so wi pe bi a ba nso pe ki awon eniyan ki o ma se je egbe awo bi a ba nso be awon eniyan ti o se pataki won ki o le wa si ile isin wa e ni won fi pa awon ni wasu won lenu mo e ni o fi je wi pe ni opolopo ile isin ni ayika wa nihin bi o ba lo sibe ati gbo oro olorun ti o ye koro o soro popo nitori pe igba yo de ti won ki yo le gba eko ti o ye koro bi ati le wasu re fun won won ki yo le gba se o mo we pe nihin olorun ni o pese fun wa olorun ni o foju anuwo wa ti o je ki a le duro lori eko ti o ye koro ti a fi n so fun gbogbo eniyan we pe gbogbo eniyan le o sa ti se ti o si ti kuna ogo olorun gbogbo eniyan iba se olola iba se olokiki iba se ijoye iba se mekunu wi pe ninu agbara tiwa ise ododo tiwa wi pe ko sese lati ri oju oluwa bi a ba fe ni igbala bi a ba fe ni idariji bi a ba fe di omo olorun ani lati je wese wa ki a ko sile ki a si gba Jesu Christ eni ti o ku fun wa ni ori ige agbelebo ki a gba gbo eko ti o ye koro niyi sugbon opolopo ilesin ni o ti soro lati wasu igbala nipasẹ itutu Jesu Christi tabi ki a ma wasu nipa isodi mimo wi pe nigba ti a ba ti ni igbala ani lo siwaju olowa ki olorun ki o we okan wa mo ki olorun fun ara re ki o mu gbongbo ese ti o wa ninu wa ki o yo kuro eda adamu ti o wa ninu wa ki o fa tu ki o fa jade wi pe ki o le so wa di mimo awa ti a ti je eni egbin eni eleri tele tele ninu ironu wa ninu ilepa wa ninu okan wa ninu emi wa ki eje Jesu Christi ti weni mo titi de inu ki o we wa mo tinu tinu ki a ba le funju egbon wu lo ni opolopo ilesin ni o ti soro lati wasu nipa isodi mimo be ni asiranti pe Jesu ni eje pipe mimo bi baba yin tin be le orun bi o ti je pipe bi o ti je mimo nitori be igba ti de fun opolopo ilesin ti won ko gba eko ti o ye koro sugbon bi won ti je eni ti etin rin won lo ko olukojo fun ara won nipa ife ko fe ara won ese ikerin won o si yi eti won pada kuro ninu otito won o si yi pada si itan asan e ni ari ni opolopo ilesin ti an ba pade e ni a fi so wi pe iyan gbigbo oro olorun o ti de sugbon gege bi a ti so fun o ipago ajo ti nbo yi fun ti akoko ajinde o je igba ipese lati oke wa o je igba ti olorun yi o ma yi opolopo okan pada igba ti opolopo yi o le de atun bi igba ti opolopo yi o le gbadura agbayori.

ìdúrà tí àwọn àìní wa nípa ti ẹ̀mí, àìní wa nípa ti ara, tí Ọlọ́run fún ara rẹ̀ yóò pèsè fún wa láti ọ̀run wá. Àwọn tí ó bá gba Ọlọ́run gbọ́ yóò máa fojú sọ́nà fún irú àkókò bẹ́ẹ̀ tí Ọlọ́run yóò tú ẹ̀mí rẹ̀ jáde sí orí àwọn ènìyàn rẹ̀. Ṣùgbọ́n jẹ́ kí n sọ fún ọ wípé bí èèyàn tilẹ̀ wà káàkiri àgbáyé, káàkiri orílẹ̀-èdè, káàkiri àwọn ilé-ìsìn, káàkiri ní ìdílé kọ̀ọ̀kan, Ọlọ́run ó ti pèsè fún àwọn ènìyàn tirẹ̀. Ìpèsè Ọlọ́run ni a sì ń jẹ́ kí ó di mọ̀ fún ọ wípé ní ìgbà ìpàgọ́ àjọ tí a fẹ́ ṣe ní àkókò àjínde yìí, Ọlọ́run fún ara rẹ̀ ó fẹ́ farahàn wá. Mo sì gbàdúrà wípé fún ẹnì kọ̀ọ̀kan wa tí à ń gbọ́ mi lónìí, Ọlọ́run yóò farahàn wá ní orúkọ Jésù. Ọlọ́run yóò pèsè ní kíkún fún àìní wa nípa ti ẹ̀mí ní orúkọ Jésù. Wò ó láti àwọn ọba kejì, orí keje láti ẹsẹ̀ ìkíní. Nígbà náà ni Elisha wípé ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Báyìí li Olúwa wí, ní ìwòyí ọ̀la li a ó ta òṣùwọ̀n ìyẹ̀fun kíkúná kan ní ṣékélì kan ní ẹnu bodè Samaria. Yẹ kí a dúró níbẹ̀. Èèyàn ti mú ní àkókò Elisha ní Samaria ní Israeli. Èèyàn yìí ó sì ti kó ìyà ọ̀pọ̀lọpọ̀ bá wọn. Wo orí kẹfà àwọn ọba kejì, ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n. Èèyàn ńlá kan sì mú ní Samaria. Sì kíyè sí i, wọ́n dò tì í tó bẹ́ẹ̀ tí a fi ń ta orí kẹ́tẹ́kẹ́tẹ́ kan ní 100 ìwọ̀n fàdákà àti 4/4 òṣùwọ̀n káàbò ìmí ẹyẹlé ní ìwọ̀n fàdákà 5. Nǹkan tí ó dé bá wọn yìí ó jẹ́ nǹkan tí wọn kò ronú wípé ó lè dé bá ọmọ Ísíráélì, àwọn ará Samaria. Ṣùgbọ́n ó dé bá wọn. Èèyàn mú ní ilẹ̀ náà, ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹni tí kò kọ̀ wọ́n sílẹ̀ pátápátá, ẹni tí ó rán wòlíì rẹ̀ sí wọn. Èyí ni a fi rí kà nínú orí keje ẹsẹ̀ ìkíní. Nígbà náà ní àkókò èèyàn náà, ní àkókò ọ̀dá tí ó dé bá wọn, ní àkókò àìríjẹ àìrímú tí ó dé bá wọn, ní àkókò ìpọ́njú, àkókò ìṣẹ́níṣẹ́ tí ó dé bá wọn, ní ìgbà náà ni Elisha wípé ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ohun tí ó yẹ kí ó dùn mọ́ ọ nínú ni wípé bí òkùnkùn tilẹ̀ ṣú, bí a bá lè gbọ́ ọ̀rọ̀ Olúwa, ìmọ́lẹ̀ yóò dé. Bí ebi tilẹ̀ ń pa wá, bí a bá lè gbọ́ ọ̀rọ̀ Olúwa, oúnjẹ yóò wà fún wa. Bí ó tilẹ̀ jẹ́ wípé èṣù ti mú kí a ṣubú, ó ti mú kí a padà sẹ́yìn, bí a bá lè gbọ́ ọ̀rọ̀ láti ẹnu Olúwa, ó dájú wípé a ó bùkún wa. Níhìn-ín ni a sọ wípé gbọ́ ọ̀rọ̀ Olúwa. Báyìí ni Olúwa wí, ní ìwòyí ọ̀la ni a ó ta òṣùwọ̀n ìyẹ̀fun kíkúná kan ní ṣékélì kan ní ẹnu bodè Samaria. Àwọn ẹlòmíràn wọn ò mọ ìyàtọ̀ láàrin wòlíì àti ọmọ Léfì. Àwọn ẹlòmíràn wọn mọ ìyàtọ̀ láàrin ọmọ Léfì àti ọmọ Ísíráélì. Àwọn ẹlòmíràn wọn mọ ìyàtọ̀ láàrin ọmọ Ísíráélì àti àwọn ará Jébúsì, àwọn kẹfìrí. Bí wọ́n bá gbọ́ ọ̀rọ̀ kan láti ẹnu ẹnìkan, wọn kì í rò wípé ta ló ń sọ̀rọ̀. Ṣé ó jẹ́ wòlíì Ọlọ́run? Ṣé ó jẹ́ ọmọ Léfì, èyí tí a ti fi àmì òróró yàn sọ́tọ̀, èyí tí a fi ẹ̀mí Ọlọ́run fún láti ṣe ìtumọ̀ ọ̀rọ̀ Ọlọ́run fún àwọn ènìyàn? Tàbí ó jẹ́ ọmọ Ísíráélì, àwọn tí a ti fún ní májẹ̀mú Ọlọ́run? Tàbí ó jẹ́ kẹfìrí ara Jébúsì? Níhìn-ín ni wòlíì Ọlọ́run. Elisha, ẹni tí ó jẹ́ wípé ìlọ́po méjì ẹ̀mí àti agbára Elijah ni ó wà ní ìgbésí ayé rẹ̀, tí ó sì wípé gbọ́ ọ̀rọ̀ Olúwa. Mo jẹ́ sọ fún ọ, bí o bá rí ènìyàn bí Elisha, ẹni tí ó kún fún ìmọ̀ Ọlọ́run, ẹni tí ó kún fún òye ọ̀rọ̀ Ọlọ́run, ẹni tí ó kún fún ìlọ́po méjì tàbí ìlọ́po méje agbára tí ó wà lórí àwọn ẹlòmíràn, bí irú ẹni bẹ́ẹ̀, bí ó bá tọ̀ ọ́ wá, bí ó bá sọ wípé gbọ́ ọ̀rọ̀ láti ẹnu Olúwa, ó yẹ kí o fi ìyàtọ̀ sí wòlíì tàbí ọmọ Léfì.

0: o ye ki o mo iyato ti o wa laarin asoju Olorun ati keferi awon elomiran won o mo we pe Olorun o da wa lola ninu ijo wa nihin gba ti o ba ri ti mo duro ni waju re ti mo nso fun o wi pe ki o gbo oro Oluwa o ye ki o mo wi pe iyato wa laarin emi ati omo Lefi iyato wa laarin emi ati awon onigbagbo miran ti o ba pade iyato wa laarin emi ati awon keferi mo nso fun o wi pe ni ofe ti o nbo yi gege bi oro lati enu Oluwa wi pe ninu ipago ajinde ti o nbo Olorun yo dabira ni igbesi aye re bi oro ti mo so fun yi bi o ba gba lati enu Oluwa bi o ba mo wi pe ki se omo Lefi ni soro bi o ba mo wi pe ki se eniyan lasan lasan ni soro fun wi pe eni ti o mo inu Olorun eni ti o ni emi Olorun eni ti o ni imole lati oke wa eni ti a si loju eni ti a je ki o ni isepaya lati orun wa oni o ba o soro wi pe ki o gbo wi pe ki o ma se rinrin ajo wi pe ki o ma se lo si ibikibi wi pe ni ofe ti o nbo yi Olorun yo dabira ni igbesi aye re mo si gbagbo mo gba eri Olorun je wi pe ni ofe ti o nbo yi bi o ba je eni ti o gbagbo bi o ba farabale bi o ba wa Olorun yo se opolopo ise iyanu ni igbesi aye re mo so nipa ise iyanu ti atunbi ise iyanu ti o re ofe akunwo sile ni igbesi aye re ise iyanu ti sodi mimo ise iyanu ti ipi agbara emi Olorun kun ni ise iyanu ti adura re ti Olorun yo gba ati opolopo ohun miran ti Olorun yo se fun o wo nihi ni ari enikan ti ko gba oro Olorun gbo awon ti o gbagbo ni won ma nfi oro Olorun se agalamasa ti won ma so wi pe be na ni won ma so ki abale lo si ipago ajo be na ni won ma so mi o gbagbo wi pe iru nkan be le sele ye ki a wo ibatan iru awon eniyan be eni ti o ti se be saju ti won ni ese ikeji nigba na ni ijoye kan le owo eni ti o ba nfi ara ti da eni Olorun li ohun o si we pe kiye si bi Oluwa tile se perese li orun nkan yi a le ri be o si we pe kiye si iwo ki oju re ri sugbon iwo ki o je ninu re adura mi ni wo pe iru ohun ti o fo si ijoye yi ki iru ohun be ki o ma se fo si wa lai lai ni oruko Jesu sugbon ranti o oro enu re ni o se kopa aigbagbo re ni o je ki o ku ni aitu ojo aigbagbo re ni o je wi pe iyan na ni o ba lo nigba ti ipese Olorun de nigba ti Olorun ti o boju wa awon eniyan re ti o ran ipese si won o se ni laanu wi pe alaigbagbo yi ko le je ninu re awon elomiran won ma nfi aigbagbo han ni iru ipago ajinde ti o nbo yi won ma so wi pe awon o gbagbo wi pe ipago yi yo yato si eyi ti a ti ni lati eyin wa tabi yo yato si awon isin ti a ti ni lati ojo aiku ojo aje ati ojo bo won ki le fiye si oro Olorun wi pe Olorun ti o ti se ileri yo muse nitori be je ki o yi o ma se wa ninu egbe awon alaigbagbo sugbon wa ninu egbe awon ti o gba Olorun gbo ni ese keta si ese kejo bi o ba dele ki o lo ka o ri wi pe awon adete ni o koko je alabapin ipese Olorun ma se je ki o ya o lenu nitori wo pe eyi ni a ti so fun wa wi pe alabokun fun ni awon otoshi li emi nitori pe ti won ni ijoba Olorun awon ti a o ka si gege bi eniyan awon ti a o ka si gege bi eni nla gege bi oloye gege bi ojogbon gege bi awon ti o ba le farati awon ni won koko se alabapin ninu ebun atorun wa ti a fun awon ara samaria ni akoko yi be na ni bi iwo paapa bi o ba le je otosi ni emi bi o ba le je eni ti o seriba bi o ba le je eni ti o gbo ti Olorun bi o ba le je eni ti o farati Olorun ti o si je eni irele ti o so wi pe bi won ti so fun wa be ni emi na yo se ti o je eni ti n gberaga ti o je eni ti n jiyan ti o je eni tin so wipe oro olorun o ri be bi o ba le je otose li emi o ri wipe olorun yo bukun olopo lopo ni ipago ajo tin bo yi o ni esa wo ipe yin ara bi o ti se pe ki se opo awon ologbon eniyan nipa ti ara ki se opo awon alagbara ki se opo awon olola le ape sugbon Olorun ti yan awon were awon otosile emi le aye yi lati fi daamu awon ologbon Olorun si ti yan awon ohun ailera aye lati fi daamu awon ti o le agbara o ti an so ni wepe ti o ba je eni ti o rele ni iwa ni ero ni ise bi o ba je ele ti omo ti ntete gboran ti o gberaga si oro Olorun bi o ba gba oro Olorun gbo ti a ti so lati enu eniyan Olorun o daju wepe a o bukun o sugbon bi a ba wo ese ikesan awon oba keji ori keje ese ikesan nigba na ni won wi fun ara won pe awa ko se rere oni yi ojo ihin rere ni awa si dake bi awa ba duro titi di afemojumo eya yo je wa nje nisisiyi e wa e je ki a lo iso fun awon ara ile oba awon adete merin won yi nigba ti won ri awon ikogun awon aso awon agbada awon onje won be si ni jeun won be si ni ko awon kan won yi won fe je ki o je ti won nikan nigba yi ni emi olorun ran won leti wo pe anikan jopon ko se daradara wi pe o ye ki won ki o lo so fun awon elomiran yi ni ise ti olorun gbele wa lowo wepe bi akoko ipade yi ti nbo o ye ki a so fun awon aladugbo wa o ye ki a so fun awon ebi wa o ye ki a so fun awon ti an ba pade loja o ye ki a so fun awon ti an ba pade ni ibodoko o ye ki a so fun awon ti an ba pade ni opopona wepe akoko ipese lati orun wa igbala latoke wa idariji ese isodi mimo ife agbara emi olorun kun ni akoko ti olorun yo gba adura wa akoko na nbo wepe o ye ki eni kokan won ati awa pelu ki a pejo pelu awon eniyan olorun nitori be mo fe ki o dide duro nisinsinyi ki o so fun olorun wepe o di agbenuso fun olorun o si so fun awon elomiran o sese ki a ti fun ani iwe kekeke ni owo wa bi a ba si fun ani iwe kankan ni owo wa ki a mu iwe kan ki a be si ni ko awon ti a fe so fun awon ti a fe fi to leti awon ti a fe pe wa nitori akoko eyan ni a wa yi akoko oda ni a wa yi so fun awon elomiran wepe olorun fe bokun won so fun awon elomiran wepe a n reti won so fun awon elomiran wepe akoko ipese lati orun wa o ti de ni akoko ipago yi so ranti ni eyi ti o koja awon ti o le so fun tabi awon ti o so fun ti won o wa lo so fun won ni akoko yi wepe olorun reti won igba itura igba ipese igba anu igba ibukun o tun ti de nitori be ye ki a so fun won awon ti a ba n so fun bi won ti n gba bi won ti n wa be ni irawo kokan yo ma wa ni ade wa nigba ti awon eniyan wonyi ton ba gbadura agba yori si igbala nigba ti a ba mu won wa ti a gbadura pelu won ti a ri wi pe won gba jesu gege bi oluwa ati olugbala won yo mu ki irawo ki o wa ninu ade wa yo mu ki awon ileri ti olorun se fun wa yo je ki o di mimu se yo si je ki ere wa olorun ki o ma poju be lo gbadura ki o so fun olorun wi pe o so fun awon elomiran ki won ba le wa lati je alabapin ninu awon nkan ti olorun pese fun wa ni akoko ti nbo yi
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run wa, pẹ̀lú ọkàn ìrètí ni a fi tọ̀ yín wá ní àṣálẹ́ yìí, ní ìgbàgbọ́ wípé ẹ ó tọ wá sí ọ̀nà, àti tí wípé ẹ ó kọ wá ní ọ̀rọ̀ yín, ẹ ó sì jẹ́ kí a lè jẹ́ ẹni tí ó fẹsẹ̀ múlẹ̀ ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. À ń bẹ̀ yín wípé oore ọ̀fẹ́ láti jẹ́ alábápín pẹ̀lú àwọn tí ó fẹsẹ̀ múlẹ̀ nínú ìhìn rere, ẹ jẹ́ kí ó jẹ́ tiwa ní orúkọ Jésù. A bẹ̀ yín wípé ìmọ́lẹ̀ láti òkè wá yóò tàn sí ọ̀rọ̀ yín gẹ́gẹ́ bí a ti ń kà á, gẹ́gẹ́ bí a ti ń gbọ́. A bẹ̀ yín wípé òye yóò yé wa, ọgbọ́n yóò jẹ́ tiwa, ìlànà yín yóò sì jẹ́ ohun tí a mọ̀ dájúdájú, tí yóò sì jẹ́ oore ọ̀fẹ́ fún wa láti tẹ̀lé ní orúkọ Jésù. A bẹ̀ yín wípé nísinsìnyí kí ẹ̀mí yín kí ó jẹ́ olùkọ́ fún wa, ẹ ṣàánú fún wa, ẹ tọ́ wa sí ọ̀nà kí a sì lè ní oore ọ̀fẹ́ láti tẹ̀lé títí dé òpin. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, ní orúkọ Jésù Kristì ni a gbàdúrà. Lónìí ẹ̀kọ́ wa ni a ó rí nínú ìwé Kólósè orí kìíní ẹsẹ̀ ìkẹsàn-án ni a ó máa wò ní fínífíní. Kólósè orí kìíní ẹsẹ̀ ìkẹsàn-án. Nítorí èyí, láti ọjọ́ tí àwa ti gbọ́, àwa kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀ nínú ọgbọ́n àti ìmòye gbogbo tí ṣe ti ẹ̀mí. Lónìí ni a ń wo ohun tí Pọ́ọ̀lù ìránṣẹ́ Ọlọ́run apostoli fún àwọn kèfèrí tí ó ṣe fún àwọn ará Kólósè nípa wípé ó ń gbàdúrà fún wọn. Láti ẹsẹ̀ tí a kà yìí ni a ó ti rí kókó ọ̀rọ̀ wa tí ó dúró lórí àdúrà fún àwọn onígbàgbọ́. Bí a ti kọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀, Pọ́ọ̀lù kò tíì dé ìlú Kólósè, ṣùgbọ́n ó ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìránṣẹ́ fún wọn láì tí fi ìgbà kankan dé ọ̀dọ̀ wọn rí. Ìránṣẹ́ tí a sọ pé ó ń ṣe fún wọn ni wípé ó ń gbàdúrà fún wọn. Àdúrà sì jẹ́ ìránṣẹ́ púpọ̀ láti ọwọ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n lè ṣe fún wa láti jẹ́ kí a fi ẹsẹ̀ wa múlẹ̀, láti jẹ́ kí a dàgbà nínú ìgbàgbọ́, láti jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run àtòkè wa kí ó yé wa, láti jẹ́ kí ìmọ́lẹ̀ ẹ̀yìn rere kí ó tàn sí ọkàn wa, àti láti jẹ́ kí oore ọ̀fẹ́ kí ó ṣàn sí wa láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ó ti ń gbàdúrà fún wọn ní ọ̀pọ̀ ìgbà kí ó tó di wípé ó ní àǹfààní láti wàásù sí wọn. Ìlépa iṣẹ́ ìránṣẹ́ ni àṣepé àwọn ènìyàn mímọ́. Bí a bá ń sọ nípa iṣẹ́ ìránṣẹ́ ti apostoli, tí a ń sọ nípa ti àwọn wòlíì, tí a ń sọ nípa ti àwọn evangelisti, tí a ń sọ nípa ti olùṣọ́àgùtàn àti olùkọ́ni, èrèdí ìránṣẹ́ wọn, èrèdí ìwàásù wọn, èrèdí ìlọsókè sódò wọn, èrèdí tí wọ́n fi ń káàkiri láti ṣe ìránṣẹ́ fún wa ni wípé kí a lè jẹ́ ẹni pípé. Ẹ jẹ́ kí a wo Éfésù orí kẹrin láti ẹsẹ̀ ìkọkànlá dé ẹsẹ̀ ìkejìlá, kí a wo ohun tí a fi ti èyí tí a sọ yìí lẹ́yìn wípé ìránṣẹ́ tí àwọn olùṣọ́ àgùntàn tàbí olùkọ́ni tí wọ́n ń ṣe fún wa, ó dúró lórí wípé kí a lè di ẹni tí ó pé nínú ìgbàgbọ́ àti nínú oore ọ̀fẹ́ Ọlọ́run. Éfésù orí kẹrin láti ẹsẹ̀ kọkànlá. Ó sì ti fi àwọn kan fúnni bí apostoli, àti àwọn mìíràn bí wòlíì, àti àwọn mìíràn bí evangelisti, àti àwọn mìíràn bí olùṣọ́ àgùntàn àti olùkọ́ni. Kí sì ni èrè ìdí tí a fi fi àwọn wọ̀nyí fúnni? Ẹ jẹ́ kí a wọ ẹsẹ̀ ìkejìlá. Fún àṣepé àwọn ènìyàn mímọ́, fún iṣẹ́ ìránṣẹ́, fún ìmúdàgbà ara Kristi. Ara Kristi ni a ń pè ní ìjọ Kristi, èyí tí a fi ń ṣe ìránṣẹ́ fún wa yẹ́là ni ọjọ́ ajé tàbí ni ọjọ́bọ̀ tàbí ni ọjọ́ àìkú ni wípé kí a lè di ẹni pípé nínú olúwa àti wípé kí a lè mú wa dàgbà sókè nínú ìgbàgbọ́ àti ìrètí wa nínú ọlọ́run ó ń sọ fún wa ní ẹsẹ̀ ìkẹtàlá wípé títí gbogbo wa yóò fi dé ìṣọ̀kan ìgbàgbọ́ àti ìmọ̀ ọmọ ọlọ́run títí a ó fi di ọkùnrin èyí ni ọkùnrin alágbára ọkùnrin tí ó dúró ṣinṣin títí a ó fi dé ìwọ̀n gígùn ẹ̀kún kristi báwo ni ó ṣe lè ṣeéṣe fún yálà apostoli tàbí wòlíì tàbí evangelisti tàbí olùkọ́ni tàbí olùṣọ́àgùtàn láti jẹ́ kí ara kristi ìjọ ọlọ́run láti jẹ́ kí àwọn ènìyàn ọlọ́run tí a ti gbàlà kí wọn kí ó lọ sí ibi gíga gẹ́gẹ́ bí gígùn ìbú ìfẹ́ ọlọ́run àti kí wọn kí ó sì lè gbé ìgbésí ayé tí ó wu ọlọ́run ìkókó méjì ni a rí nínú iṣẹ́ ìsìn àwọn ènìyàn ọlọ́run wọ̀nyí ìkíní wíwàásù ọ̀rọ̀ ọlọ́run ìkejì àdúrà gbígbà fún àwọn tí à ń wàásù sí iṣẹ́ àwọn apostoli orí kẹfà ẹsẹ̀ ìkẹrin ṣùgbọ́n àwa ó dúró ṣinṣin nínú àdúrà ìgbà àti nínú iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ náà àwọn apostoli ti ìṣáájú ni wọ́n sọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí fún àwọn ìjọ ní jerusalemu wọ́n sọ fún wa ìkókó méjì tí iṣẹ́ ìránṣẹ́ wọn dúró lé lórí ìkíní nínú àdúrà gbígbà ìkejì nínú ìránṣẹ́ ọ̀rọ̀ ọlọ́run bí a bá wo ohun tí a nílò nínú ìjọ tí ó lè jẹ́ àṣepé fún àwọn ènìyàn mímọ́ a rí wípé nǹkan méjì wọ̀nyí ni ó ṣe pàtàkì púpọ̀ fún wa láti lè tẹ̀lé ìkíní àdúrà gbígbà ìkejì ọ̀rọ̀ ọlọ́run ní gbígbọ́ ó sì yẹ fún wa gẹ́gẹ́ bí ọmọ ìjọ kí a rí wípé bí a ti ń wàásù ọ̀rọ̀ ọlọ́run sí wa láti ọwọ́ àwọn olùkọ́ tàbí olùṣọ́àgùtàn ó yẹ kí a gbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run tí a ń kọ́ wa lẹ́ẹ̀kejì bí a ti ń gbàdúrà fún wa ó yẹ kí àwa pàápàá kí a máa gbàdúrà kí ọ̀rọ̀ ọlọ́run tí a ń gbọ́ kí ó lè ṣe wá lóore ní ìgbésí ayé wa a sì tún kọ́ ẹ̀kọ́ wípé bí paul ti ń ṣe nǹkan méjì wọ̀nyí tí ó sì ń lépa láti fi ẹsẹ̀ wọn múlẹ̀ ìkíní nípa gbígbàdúrà ìkejì nípa kíkọ́ni nípa kíkọ ìwé yìí ṣọwọ́ sí àwọn ará kólósè ó yẹ kí àwa pàápàá mọ̀ wípé àwa gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run gẹ́gẹ́ bí àjògún ìgbàlà tí ó ti ọwọ́ jésù kristi wá wípé àwa náà ní ohun méjì yìí láti ṣe ọ̀pọ̀lọpọ̀ ni ó wà ní àrọ́wọ́tó wa tí ò yí ọ̀rọ̀ ọlọ́run òye ìgbàlà ọlọ́run tí kò yé wọn ó yẹ kí ó lè jẹ́ ohun tí ó ṣe pàtàkì fún wa láti máa sọ̀rọ̀ ọlọ́run fún wọn ìkejì láti máa gbàdúrà fún àwọn tí ó ṣe wípé a kò tilẹ̀ tí ì rí ní ojúkojú ẹ jẹ́ kí a padà sí kólósè orí kìíní ẹsẹ̀ ìkẹsàn-án mò ń kà fún wa lẹ́ẹ̀kan sí i nítorí èyí láti ọjọ́ tí àwa ti gbọ́ àwa pẹ̀lú kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀ nínú ọgbọ́n àti ìmòye gbogbo tí í ṣe ti ẹ̀mí ó ṣeéṣe kí ẹnikẹ́ni tí ó rò wípé òun jẹ́ olùkà bíbélì tàbí ẹni tí ń jọ́sìn kí ó ka irú ẹsẹ̀ ọ̀rọ̀ ọlọ́run tí a kà yìí kí ó sì ka gbogbo orí kìíní kí ó rò wípé kò sí ohun púpọ̀ tí a lè kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ nínú ẹsẹ̀ ọ̀rọ̀ ọlọ́run tí a kà yìí ṣùgbọ́n bí a bá wo ẹsẹ̀ ọlọ́run yìí bí a bá wo ẹsẹ̀ ìkẹsàn yìí orí kìíní a ó rí ohun mẹ́ta tí ó ṣe pàtàkì tí ó yẹ kí a kọ́ gẹ́gẹ́ bí ìkókó ẹ̀kọ́ tí a lè sinmi lé lórí tí ó lè jẹ́ agbára fún ìgbésí ayé onígbàgbọ́ wa ìkíní àdúrà ẹ̀bẹ̀ fún àwọn ará olóòótọ́ ìkejì ìmọ̀ ìfẹ́ ọlọ́run ìkẹta ọgbọ́n àti òye nípa ti ẹ̀mí ẹ jẹ́ kí a lọ sí ìkíní àdúrà ẹ̀bẹ̀ fún olóòótọ́ bí a bá wo àwọn ohun tí paul apostoli tí ó ti kọ tí ó sì ti fi yé wa nípa àwọn onígbàgbọ́ tí ó wà ní kólósè O so fun wi pe lekini awon wonyi won ti ni ore ofe ikeji won ti ni alaafia olorun ni okan won iketa wi pe won je eniyan mimo ikerin won si je olooto arakunrin ati arabirin o si so wi pe ki ore ofe ki o ma po si fun won ki alaafia olorun ti o ti wo inu okan won lo ki o si di gbigboro ki o poju be lo fun won o si so fun wi pe awon wonyi lese kese ti won ti ba Jesu pade ni ati so won di eniyan olooto ti o nduro sese ti o gbe igbese aye ti o wo olorun igbese aye ailese eje ki a wo ori kini kolose yi lati ese ikeji ki o si piyesi daradara awon amuye tabi ohun ti o so nipa awon eniyan won yi ti won wa ni kolose ti won ti di onigbagbo lati ese ikeji si awon eniyan mimo ati awon ara wa olooto ninu Kristi ti o wa ni Kolose ore ofe fun yin ati alaafia lati odo Olorun baba wa ati Jesu Kristi Oluwa awa ndupe lowo Olorun ati baba Jesu Kristi Oluwa wa awa si gbadura fun yin ni gbagbogbo nigba ti awa gburo igbagbo yin ninu Kristi Jesu ati ife ti eyin ni si gbogbo awon eniyan mimo je ki n tesiwaju ni ese karun nitori ireti ti agbe kale fun yin le orun nipa eyi ti eyin ti gbo saaju ninu oro otito ti ihinrere eyi ti o de odo yin ani bi o ti n so eso pelu ni gbogbo aye ti o si n po si bi o ti n se ninu yin pelu lati ojo ti eyin ti gbo ti eyin si ti mo ore ofe olorun li otito ani bi eyin ti ko lodo Epafra iranse elegbe wa olofe eni ti se olooto iranse Kristi ni ipo wa ti o si rohin ife yin ninu emi fun wa pelu ohun ti o je ki n ka awon ese Olorun yi fun ni wepe ki o le mo igbese aye ti awon wonyi n gbe ki o si le mo iru ore ofe tabi iru alaafia ti won ni ninu Jesu Kristi bi o ba wo ese ikeji o so nipa ore ofe ese ikeji kan na nipa alaafia ninu ese ikeji ni o so wipe awon eniyan wonyi je eniyan mimo ninu ese ikeji ni o so wipe won je olooto eniyan nitori wipe a ti fi eje Jesu we won a si ti so won di olooto eniyan ninu ese ikerin o n so nipa ife ti won ni si awon eniyan mimo o so okan ti a ti we mo okan ti a ti so di otun ti ko ni ikorira tabi esote tabi ota si enikeni won ni ife si gbogbo awon eniyan mimo ese karun o so nipa ireti ti won ni wepe nigba ti won ti ba Jesu pade eyi fun won ni ireti ayeraye wepe bi won ba ku yo sese fun won lati lo si orun o si so nipa ti oro otito ihinrere ti won ti dimo ti won gbekele ti won ko je ki enikeni ki o gba lowo won ni ese ikefa ni o n so wipe ihinrere ti won ti gbo o ti so eso ni igbese aye won iru eso wo ni ihinrere so ni igbese aye won eso ironupewada eso ododo o si n so fun won wipe ni ese ikefa kan na won ti ni ore ofe ti olorun ninu okan won ni ese ikejo o tun so ti ife ti won ni kii se ife nipa ti ara sugbon ife nipa ti emi awon wonyi ni Paul wa n so wipe oun gbadura fun won lai simi ati lai sare wo ese kesan nisisiyi nitori eyi lati ojo ti awa ti gbo ti awa ti gbo kini ti awa ti gbo wipe won gba Jesu Kristi gbo ti awa ti gbo wipe won di olooto ati eniyan mimo ti awa ti gbo wipe won ti je alabapin ninu ore ofe ati alaafia ti o ti pase Jesu Kristi wa lati ojo ti awa ti gbo wipe won ni ife si gbogbo awon eniyan mimo ti won si ni ireti ti a fi pamo fun won li orun ti won si tin so eso emi eso ironu poada ati eso dodo wipe lati ojo ti awa ti gbo nkan won yi awa ko simi lati ma gbadura ati lati ma bebe fun yin eko ti a ko ni ni we pe o ye ki a ma gbadura fun awon olooto ati awon eniyan mimo awon ti won je arakunrin tabi arabirin ninu Kristi opo igba ni a ma nsaba dojuko doju adura wa ko awon ti o wa ninu idamu o si ye be sugbon o ti a so nipa ni we pe ni ekokan ni awon elomiran ma gbadura fun awon ti o lagbara nipa ti emi ti won si je olooto nigba ti o je wipe won a ma doju adura ebe won ko kiki awon ti won je alailera alailera yala nipa ti emi tabi alaisan nipa ti ara o ye ki agbadura fun iru awon won ye sugbon ko ye ki adura wa ki o duro lori awon alailera tabi awon alaisan nikan sosho a ri wipe awon ti o wa ni Kolose won ki se alailera nipa ti emi ki se wipe won saisan won je awon ti o duro sinsin won je awon ti o ni alaafia olorun ati iyi olorun ni igbese aye won won je awon ti o ni ore ofe ni igbese aye won won je awon ti o n gbe igbese aye ailese aileri tabi ailegan ni waju olorun sibe sibe bi won ti le je awon ti o duro sinsin sibe sibe ni paulo iranse olorun ni o n gbadura fun awon wonyi eje ki a wo oro olorun ki a wo awon ti o ye ki a ma gbadura fun eje ki a wo galatia ori kerin ese ikokandini ogun eyin omo mi kekeke eyin ti mo tun robi titi a o fi se eda kristi ninu yin nigba ti paul apostle gbo nipa awon ara galatia ti o dabi eni we pe won fe ni ilowowo nipa igbagbo won tabi won fe rewesi won ko tesi waju daadaa nipa igbagbo won ninu kristi ko ma kaakiri ki o ma bo enu atelu won sugbon o gbadura fun won bi o ba ri enikeni ti o je onigbagbo sugbon ti o dabi eni we pe o nrewesi ki se ti wa lati ma fi oju tembele won ki se ti wa lati ma soro ko ba kun gbe fun won si won sugbon o je ti wa lati ma gbadura fun iru awon eniyan be ise awon apostle ori kejila ese ikarun ise awon apostle ori kejila ese ikarun nitori na won pa peteru mo ninu tubo sugbon ijo n fi itara gbadura sodo olorun fun bi abari awon onigbagbo tabi awon ojise olowa ti o wa ninu inu ni bini awon alaigbagbo ohun ti awon ijo ti won se ni Jerusalemu ni o ye ki awa paapaa ki a se ki a ma gbadura fun iru awon iranse olorun be ni Timothy kini ori keji ese kini ati keji ni a tun so fun wa iru awon ti o ye ki a ma gbadura fun ni igba gbogbo Timothy kini ori keji lati ese kini nitori na mo gba yin ni iyanju o saju ohun gbogbo pe ki a ma bebe ki a ma gbadura ki a ma sepe ki a si ma dupe nitori gbogbo eniyan gbogbo eniyan oko re aya re awon omo re awon obi re awon aladugbo re awon abanisise yala o gba won sise tabi awon ni o gba o sise tabi won gba yin sise papo a n so fun a wipe ki a ma gbadura ki a ma sepe ki a si ma bebe lodo olorun fun gbogbo eniyan ni ese ikeje fun awon oba fun gbogbo awon ti o wa ni ipo giga ki a le ma lo aye wa ni idakeje ati pele ninu gbogbo iwa bi olorun ati iwa agba ohun ti a nso ni wepe gbogbo awon eniyan ni o ye ki a ma gbadura fun e je ki a wo Luke 22 ese ikokan le logbon Oluwa si wepe Simoni sawo isun fe lati ni o ki o le ku o bi alikama sugbon mo ti gbadura fun o ki igbagbo re ki o ma ye bi ati iwo nigbati iwo ba si yi pada mu awon arakunrin re le okan le nigbati Jesu Kristi Oluwa wa ti o ri wahala ti o wa ni waju Peteru idanwo ti o ju agbara re lo idanwo ti o ju ore ofe ti o ti ni lo idanwo ti o nbo ni waju re ti o si ri wipe Peteru je alaiki esara o so fun wipe ohun ti n gbadura fun bi a ba ri awon arakunrin o sese ki o je wipe won ko kiyesara to a si ri wipe esu n dode won won si ni idanwo ti o n de ba won ti wa ni lati ma gbadura fun won ni Romu ori kewa lati ese kini Romu ori kewa lati ese kini bi a ti n pe awon ori oro Olorun wonyi ni ki a ma se kiakia ara ife okan mi ati adura mi si Olorun fun Israeli ni fun igbala won bi a ba ri awon elesin ti won gbe esin kari sugbon ti won ko mo nipa igbala Olorun ti o je wipe won ja fafa ninu ise esin tabi ise irubo ti won si n jalanka to wipe pelu ise esin won yo sese fun won lati ri oju Olowa lai gba Jesu Kristi bo fun igbala won ati fun asepe won o je tiwa lati ma gbadura fun iru awon eniyan be oni Paul se n so fun awon ara Rome wipe ara ninu Olowa ife okan mi igbona okan mi ati adura mi si Olorun fun awon omo Israeli ti won simile esin sugbon ti won ko gba Jesu gege bi olugbala won Paul n so wipe ife okan ni wipe oun si n gbadura fun won ki igbala Olorun ki o le je ti won e je ki a lo wo nisisiyi wipe adura ti Paul n gba ki se fun awon elese nikan soso ki se fun awon alaare nikan ki se fun awon ti ko se deede awon ti o lowowo tabi won ni irewesi nikan soso ki se fun awon ti won ni idanwo tabi idewo isu nikan soso ki si se fun awon elesin Israeli nikan sugbon o tun gbadura pelu fun awon ara ninu Olowa ti o wa ni Kolose ti won si je eniyan mimo ati olooto eyi je eko pataki fun wa wipe bi a ba ri awon ti won je olooto ti a si ri awon ti won je eniyan mimo awon ti won ni ore ofe Olorun awon ti won sa ire ije ti a gbe ka iwaju won awon ti ko boju weyin awon ti won mura si ise Olorun o je tiwa lati ma gbadura fun won pelu ki a ma se ro wipe adura wa wa fun awon alailera nikan soso e je ki a wo Johanu ori ketadilogun Johanu ori ketadilogun lati ese ikefa si ese ikesan emi ti fi oruko re han fun awon eniyan ti iwo fi fun mi lati inu aye wa tire ni won ti jeri iwo si ti fi won fun mi won si ti pa oro re mo wo igbesi aye awon omo leyin Jesu Kristi wonyi Jesu n so nipa won o n jeri gbe won niwaju Olowa wipe won ti pa oro Olorun mo ni ese ikeje nisisiyi won mo pe ohunkohun gbogbo ti iwo ti fi fun mi lati odo re wa ni nitori oro ti iwo fi fun mi emi ti fi fun won won si ti gba awon ti a n so nipa re wonyi ni awon ti Jesu Kristi ti so oro ironu pe wada fun nigba ti won gbo won gba o ti so fun nipa oro atunse wipe bi o ba mu ohun kan wa si iwaju Olorun gege bi ebun ti o si ranti wipe arakunrin re tabi arabin re ni ohun kan ninu si o wipe ki o fi ebun re sile nibe nibi pepe ki o si to arakunrin re lo ki o ba alaja won si gba oro atunse na awon wonyi ni o ti so fun nipa iwenumo ninu ejere nipa iwenumo ti o wa ninu gbigba Jesu Kristi gbo gege bi o ti so fun won gege be ni won gba oro re gbo awon yi ni o ti so fun nipa iku ati ajinde re won si gbagbo pelu o so fun won nipa igbeyawo we pe okokan aya kan bi Jesu tin soro won yi fun won be ni won gba oro Olorun gbo wo ese ikejo lekan si nitori oro ti iwo fi fun mi oro ti iwo fi fun mi oniwasu popo ni o wa ti Olorun ko fi oro fun won oro ihirere oro igbala tabi oro isodi mimo tabi oro ore ofe Olorun tabi oro ti o le se wa pe sugbon lai ni oro Olorun won wasu won ki o si je anfani fun enikeni sugbon Jesu so wi pe nitori oro ti iwo ti fi fun mi emi ti fi fun won wo ijolo to Jesu Kristi wi pe ko fi onkonkun oro ti Olorun ti fi fun ko si yo onkonkun kuro ninu oro ti baba ti fi fun o wi pe oro ti iwo fi fun mi lai yo kuro ninu re lai se abula re tabi lai fi onkonkun o ni eyi ni emi fi fun won si wo bi awon eniyan won yi ti tewo gba ohun ti Jesu fi fun won o ni won si ti gba won si ti mo ni tooto pe lodo re ni mo ti jade wa won si gbagbo pe iwo li o ran mi ese ikesan emi n gbadura fun won ohun ti a so ni ni we pe awon won je olooto won gba oro Olorun gbo won gbekele oro Olorun won se gege bi oro Olorun ti wi won di eniyan mimo eniyan oto eniyan olooto sibe sibe Jesu n gbadura fun won eje apere fun wa wi pe awa paapa bi a ba ri awon olooto eniyan bi a ba ri awon ti o ti gbagbo ninu Kristi bi a ba ri awon ti o fi ese mule bi a ba ri awon ti o n tesiwaju bi a ba ri awon ti o n sise fun Olorun bi a ba ri awon ti o gba gbogbo eko oro Olorun ni sisentele o ye ki awa paapa ki a ma fi adura ran won lowo lati ese ikerinla o ni emi ti fi oro re fun won aye si ti korira won nitori ti won ki se ti aye gege bi emi ki ti se ti aye emi ko gbadura pe ki iwo ki o mu won kuro le aye sugbon ki iwo ki o pa won mo kuro ninu ibi won ki se ti aye gege bi emi ki ti se ti aye nigba miran adura wa ma n duro lori ma n daduro lori awon ti won fi aye awon ti won ba aye lo awon ti won se oso aye awon ti won ko aye le okan popo a ma n gbadura fun pe ki Olorun ki o gba won ki Olorun ki o la won loju oye be sugbon opo igba ni o je wipe awon ti Olorun ti fi owo to won lokan awon ti Olorun ti gba okan won la awon ti a ti fun ni ore ofe lati ma woso bi ti aye lati ma jeun bi ti aye lati ma gbeyawo bi ti aye lati ma se owo won gege bi ti aye lati ma tun ma lo si awon ti o n lo si ile onisegun gege bi ti aye o dabi eni we pe a ki gbadura fun won to sugbon Jesu we pe awon wonyi bi o tile je we pe won ti kuro ninu aye iwa aye irin aye ijeun aye iloko ti aye ifeyawo igbeyawo ti aye o ti kuro ni igbesi aye won sibe sibe Jesu n gbadura fun awon wonyi wo ni ese ogun nisisiyi o wipe ki si se keke awon wonyi ni mo n gbadura fun sugbon fun awon pelu ti yo gba oro mi gbo nipa oro won apere ti a nini ni wipe bi a ti ri awon ti o duro awon ti o fi ese mule awon ti o n tesiwaju nipa oro Olorun o ye ki a ma gbadura fun won e je ki a wo Efesu ori kini lati ese ikedogun Efesu ori kini lati ese ikedogun nitori eyi emi pelu nigbati mo gboro igbagbo ti nbe laarin yin ninu Jesu Olowa ati ife yin si gbogbo awon eniyan mimo emi ko simi lati ma dope nitori yin àti láti máa dárúkọ yín nínú àdúrà mi pé kí Ọlọ́run Jésù Kristì Olúwa wa Bàbá Ògo lè fún yín ní ẹ̀mí nípa ti ọgbọ́n àti ti ìfihàn nínú ìmọ̀ rẹ̀. Paul ń sọ fún wa níhìn wípé bí òun ti rí wípé àwọn wọ̀nyí wọ́n ti gba Jésù Olúwa wa gbọ́, ó ti gbúrò ìgbàgbọ́ wọn sí Jésù Kristì, ó sì ti rí wípé ìgbàgbọ́ yìí pẹ̀lú ó mú ìfẹ́ sí àwọn ará lọ́wọ́, ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún wọn. Ohun tí a ń sọ nìyí wípé ó yẹ kí èyí kí ó ṣe wa lórí, ó yẹ kí èyí kí ó jẹ́ àpẹẹrẹ fún wa, ó sì ń pè wá níjà wípé bí a ti rí wípé Paul ń bẹ̀bẹ̀, ó sì ń gbàdúrà fún àwọn ará nínú Olúwa, àwọn tí wọ́n jẹ́ olóòótọ́, àwọn tí wọ́n fi ẹsẹ̀ múlẹ̀, bí ó ti ń gbàdúrà fún wọn, ó yẹ kí àwa pàápàá kí a máa gbàdúrà fún àwọn olóòótọ́ onígbàgbọ́ ní àárín wa. Ó fẹ́rẹ̀ jẹ́ pé gbogbo ènìyàn ni ó gba àdúrà gbọ́, ṣùgbọ́n àwọn kéréje ni ó gba gbígba àdúrà láìsinmi àti láìṣàárẹ̀ gbọ́. Bí o bá béèrè lọ́wọ́ ẹnikẹ́ni tí ó ń pe orúkọ Olúwa, ẹnikẹ́ni tí ó faramọ́ ilé ìsìn kan tàbí ilé ìsìn mìíràn, ó ṣeéṣe kí ó sọ fún ọ wípé òun gbàgbọ́ nínú àdúrà, ṣùgbọ́n irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọn kì í gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀. Ó ṣeéṣe kí a rí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ nínú ilé ìsìn wọn, bí wọ́n bá kọ́kọ́ wọ ilé ìsìn èyí tí ó yẹ kí wọ́n fi gbàdúrà, èyí tí ó yẹ kí wọ́n wọ ojú Ọlọ́run, èyí tí ó yẹ kí wọ́n máa sọ fún Ọlọ́run wípé kí Ọlọ́run kí ó bá wọn sọ̀rọ̀ nínú ilé ìsìn wọn ní ọjọ́ náà, ọ̀rọ̀ ni wọ́n máa sọ ní ìta gbangba tàbí nínú ilé. Ó ṣeéṣe wípé bí wọ́n bá ti ń parí ìwàásù, èyí tí wọn ìbá fi gbàdúrà kí wọ́n wá ojú Olúwa láti lè fún ọ ní oore ọ̀fẹ́ láti jẹ́ olùṣe ọ̀rọ̀ náà. Ohun tí a máa ń rí ni wípé ọ̀pọ̀lọpọ̀ irú àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n jẹ́ ẹlẹ̀sìn, wọ́n á máa sọ̀rọ̀ tàbí kí wọ́n kí ó máa ṣe okòwò wọn lẹ́yìn tí a bá ti parí ìsìn. Nítòótọ́ wọ́n gbàdúrà wípé ó yẹ, wọ́n gbàgbọ́ wípé ó yẹ láti máa gbàdúrà, ṣùgbọ́n wọn kò ka àdúrà sí ohun tí ó yẹ láti máa gbà láìsinmi àti láìṣàárẹ̀. Èyí ń jẹ́ ìwúrí fún wa, ó sì ń jẹ́ ìpèníjà fún wa. A fi lélẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ wípé gẹ́gẹ́ bí Pọ́ọ̀lù pàápàá ti ṣe, ó yẹ kí àwa pàápàá kí a máa ṣe bẹ́ẹ̀. A gbọ́dọ̀ ní ìrírí bí àdúrà ṣe jẹ́ ohun tí a ní láti tètè ṣe, kí a sì fi kọ́ra láti máa gbàdúrà, kí a sọ àdúrà di bárakú ní ìgbésí ayé wa. A kò gbọ́dọ̀ máa gbàdúrà ségesège, a ní láti máa gbàdúrà déédéé. Ohun tí a ń sọ ni wípé àwọn ẹlòmíràn ó ṣeéṣe lẹ́ẹ̀kan lọ́sẹ̀ wọn a máa gbàdúrà. Ẹ̀kọ́ tí a rí kọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run ni wípé ó yẹ kí a máa gbàdúrà déédéé lójoojúmọ́, láràárọ̀ àti ní àṣálẹ́ àti ní ìgbà gbogbo, àti bí a ti ń wọ inú ilé ìsìn ní ọjọ́ ìsinmi tàbí ní ọjọ́ ajé báyìí tàbí ní ọjọ́bọ̀ tàbí ní ìgbàkúùgbà, ni ó yẹ kí a máa gbàdúrà, kì í ṣe ségesège ṣùgbọ́n ní déédéé. Kí a sì máa gbàdúrà kì í ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan, kí a máa gbàdúrà ní ìgbà gbogbo. Kí a máa gbàdúrà kì í ṣe èyí tí a ń gbàdúrà tí ó kún fún àfẹ̀mí àfẹ̀mí, kí a máa béèrè wípé Ọlọ́run ṣe èyí fún mi, ṣe tọ̀hún fún mi, ṣùgbọ́n kí a máa gbàdúrà pẹ̀lú ìfẹ́ Kristì àti fún ògo Ọlọ́run, kì í ṣe fún ìwà ojúkòkòrò, ṣùgbọ́n kí a máa gbàdúrà ìṣìpẹ̀ fún àwọn ẹlòmíràn. Ó yẹ kí a tilẹ̀ gbàdúrà wípé Olúwa kọ́ wa bí a ti gbàdúrà. Ẹ jẹ́ kí a wo Lúkù, ìwé ìhìnrere ti Lúkù, orí ìkọkànlá, ẹsẹ̀ ìkíní, ó sì ṣe. Bí ó ti ń gbàdúrà ní ibì kan, bí ó ti dákẹ́, ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wí fún un pé Olúwa kọ́ wa bí a ti gbàdúrà. Èyí yẹ kí ó jẹ́ àdúrà rẹ àti àdúrà mi lónìí wípé Olúwa Ọlọ́run ti kára rẹ̀ yóò kọ́ wa ju bẹ́ẹ̀ lọ bí a ti ń gbàdúrà. Ẹ jẹ́ kí a padà lọ sí Kolose orí kìíní ẹsẹ̀ ìkẹsàn-án. Kí ni àdúrà tí Paul apostoli tí ó ń gbà fún àwọn ènìyàn wọ̀nyí? Kolose orí kìíní ẹsẹ̀ ìkẹsàn-án. Nítorí èyí, láti ọjọ́ tí àwa ti gbọ́, àwa pẹ̀lú kò sinmi láti máa gbàdúrà àti láti má bẹ̀bẹ̀ fún yín pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀. A kò sinmi láti má gbàdúrà wípé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀. Bí a bá ń sọ ìmọ̀ ìfẹ́ Ọlọ́run, ó yẹ kí ó yí ọ wípé gẹ́gẹ́ bí a ti di onígbàgbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tí a fi ayé wa fún Jésù Kristi, a dẹ́kun láti máa ṣe ìfẹ́ inú wa. Kí ni ìyàtọ̀ tí ó wà láàrin ẹlẹ́ṣẹ̀ àti onígbàgbọ́ tòótọ́? Ohun tí a mọ̀ nípa ti ẹlẹ́ṣẹ̀ ni wípé wọn a máa ṣe ìfẹ́ tinú wọn. Kí ni a mọ̀ sí ti onígbàgbọ́? Ohun tí a mọ̀ nípa ti onígbàgbọ́ ni wípé onígbàgbọ́ ń fẹ́ láti mọ kí ni ìfẹ́ Ọlọ́run àti láti ṣe ìfẹ́ Ọlọ́run. Bí irú ìyàtọ̀ yìí bí kò bá sí ní ìgbésí ayé rẹ, èyí ni àmì wípé o kò tí mọ Jésù. O jẹ́ àjòjì, o jẹ́ àlejò sí ìfẹ́ Ọlọ́run àti sí oore ọ̀fẹ́ tí ó ti ipasẹ̀ Jésù Kristi wá. Bí ó bá jẹ́ wípé ní tòótọ́ ni o ti di ọmọ Ọlọ́run, o ní láti ní ìfẹ́, o ní láti ní ìgbóná ọkàn, o sì ní láti ní ìpinnu láti fẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run àti ìfẹ́ Jésù Kristi. Ẹ jẹ́ kí a wo Jòhánù orí keje láti ẹsẹ̀ ìkẹrìndínlógún sí ẹsẹ̀ ìkẹtàdínlógún. Nítorí náà, Jésù dá wọn lóhùn, ó sì wí pé ẹ̀kọ́ mi kìí ṣe tèmi bí kò ṣe ti ẹni tí ó rán mi. Èyí kan náà ni a lè sọ fún ọ wípé gbogbo àwọn ẹ̀kọ́ tí o ti ń gbọ́, ẹ̀kọ́ nípa dídi àtúnbí, a lè sọ fún ọ wípé ẹ̀kọ́ yìí kìí ṣe tiwa ṣùgbọ́n ti ẹni tí ó rán wa. A lè sọ fún ọ wípé ẹ̀kọ́ ìrònú pẹ̀wàdà wípé kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀, kí ó sì wá ojú Olúwa, kí ó sì bẹ̀bẹ̀ fún ìdáríjì àti oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé ọ̀tún. A lè sọ fún ọ wípé ẹ̀kọ́ yìí kìí ṣe tiwa, kìí ṣe ti ìjọ kan, ó jẹ́ ti Ọlọ́run tí ó rán wa. A lè sọ fún ọ wípé ẹ̀kọ́ ìsọ̀dì mímọ́ wípé kí agbára Ọlọ́run kí ó fa gbòǹgbò ìṣẹ̀tú ní ìgbésí ayé wa, kí ó sì jẹ́ kí ọkàn wa kí ó funfun bí òjò dídì, kí ó jẹ́ kí ìgbésí ayé wa nínú lóde níbikíbi nígbà gbogbo kí ó jẹ́ èyí tí ó wu Ọlọ́run tí ó sì bá ọ̀rọ̀ Ọlọ́run mu. A lè sọ fún ọ wípé irú ẹ̀kọ́ ìsọ̀dì mímọ́ bẹ́ẹ̀ kìí ṣe ẹ̀kọ́ tiwa ṣùgbọ́n ó jẹ́ ti Ọlọ́run tí ó rán wa. A lè sọ fún ọ wípé gbogbo ohun tí o ti ń gbọ́ lẹ́sẹlẹ́sẹ tí a sì ń jẹ́ kí ó yí ọ nínú ìjọ yìí, a lè sọ fún ọ wípé ẹ̀kọ́ yìí kìí ṣe tiwa. Nítorí bẹ́ẹ̀, bí a bá rí ẹni tí ó kọ́, tí ó kọ ẹ̀kọ́ tí Ọlọ́run fún ara rẹ̀ tí ó ń kọ́ wa, tí ó ń sọ fún wa wípé bí a kò bá gbé irú ìgbésí ayé yìí, a kò lè wu òun, a kò sì lè rí ojú òun ní ayérayé. Bí a bá rí irú ẹni tí ó kọ ẹ̀kọ́ bẹ́ẹ̀, kìí ṣe ènìyàn ni ó kọ, Ọlọ́run ni ó kọ. Tún wọ ẹsẹ̀ yìí, ẹsẹ̀ ìkẹrìndínlógún, ó ní nítorí náà Jésù dá wọn lóhùn, ó sì wí pé ẹ̀kọ́ mi kìí ṣe tèmi bí kò ṣe ti ẹni tí ó rán mi. Èrèdí tí ó fi sọ̀rọ̀ yìí, àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n ń jiyàn ohun tí Jésù ń kọ́ wọn. Bí a ti rí lónìí wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ń jiyàn, tí wọ́n sì máa ń fi àáké kọ́rí wípé àwọn kò ní gba ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Jẹ́ kí ó yé irú ẹni bẹ́ẹ̀ bí ó bá wà ní àárín wa ní àṣálẹ̀ yìí wípé ẹ̀kọ́ yìí tí ó ń gbọ́ kìí ṣe ti ènìyàn ṣùgbọ́n ó jẹ́ ti ẹni tí ó rán wa. Ní ẹsẹ̀ ìkẹtàdínlógún, bí ẹnikẹ́ni bá fẹ́ láti ṣe ìfẹ́ rẹ̀, yóò mọ̀ ní ti ẹ̀kọ́ náà bí bá ṣe ti Ọlọ́run tàbí tí bá ṣe ti bí èmi bá ń sọ ti ara mi. Bí o bá jẹ́ olóòótọ́ tí o sì ń fẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run, ẹ̀mí Ọlọ́run yóò máa jẹ́rìí ní ọkàn rẹ wípé èyí jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ kí a wo Kolose orí kẹrin ẹsẹ̀ kejìlá. Epafra, ẹni tí í ṣe ọ̀kan nínú yín ìránṣẹ́ Kristi, kí yín. Òun fi ìwà yá ẹ̀jẹ̀ gbàdúrà nígbà gbogbo fún yín, kí ẹ̀yin kí ó lè dúró ní pípé àti ní kíkún nínú gbogbo ìfẹ́ Ọlọ́run. Èyí ni a fi máa ń jẹ́ kí ó yé wa tí a sì máa ń tẹ̀mọ́ wa létí ní ìjọ wa níhìn wípé bí o bá jẹ́ onígbàgbọ́ tòótọ́, tí o ti bá Jésù pàdé, ìfẹ́ Ọlọ́run ye ki o je ohun ti o kun okan re bi irin ese re tabi ohun kon ti o fe se o ye ki o wa di daju gege bi oro olorun kini ife olorun kini eko olorun ni ori ohun ti o fe se boya o fe se igbeyawo ni tabi okole won si so fun wi pe o dara lati si eleyi awon omo ti si so fun wi pe ki ora emu tabi oti fun won lati le si ile ti o ko tabi ora moto won so fun wi pe o ye ki o le se apeje fun won lori ohun ti o se tabi obimo won si so fun wi pe eyi lo ye ki o se ohun ti onigbagbo ni lati se ni lati bere wi pe kini ife olorun kini eko oro olorun eyi ni paul n gbadura fun awon eniyan wonyi wi pe ki eyin ki o le kun fun ife olorun fun ife re bi aba so wi pe eniyan kun fun kankan o je wi pe ko si aye lati gba awon nkan miran bi eniyan ba kun fun ife olorun ko si aye lati gba ife tinu mi ni ma se ife abinibi ife awon oju tabi ogba ti o wa ni igboro ife awon obi tabi ife awon elomiran bi aba so wi pe eniyan kun fun sise ife olorun o dabi igba ti a ba gbe koroba kan sile ti a se fi omi kun inu re bi omi ba ti kun inu re ko tun si aye fun awon nkan miran lati fi sinu iru nkan be bi ife olorun ba kun okan re e je wi pe ko si aye fun nkan miran lati wa ninu iru okan eni be ye oro ti a so yi wo pe ki a kun fun nkan kan je ki se apejuwe fun o ninu bibeli awon oro olorun ti a lo ibi ti a ti lo oro yi wi pe won kun fun nkan won yi ki o le ye wi pe nigba ti a ba kun fun ife olorun ko tun si aye fun nkan miran ninu okan wa wo johanu ori ikerin dini ogun ese ikefa kia kia johanu ori ikerin dilogun ese ikefa sugbon nitori mo so nkan won yi fun yin ibanuje kun okan yin kini apiyesi ti o se ninu lilo oro yi kun okan yin ohun ti jesu nso ni wepe o ye ki onigbagbo ni ayo sugbon nigba ti jesu ti so fun won wepe a o pa ohun ohun si lo si ori igi agbelebo lati ko okan won kun fun ibanuje lai ni ayo rara eyi ni a nso fun wa bi nkan kan ba kun okan wa eyi je wepe ko tun si nkan miran ti o kun iru okan be ti o wa ni iru okan be wo luko ori kefa ese ikokanla won si kun fun ibinu gbegbona won si ba ara won ro ohun ti awon iba se si jesu eyi nso nipa awon alaigbagbo wepe won kun fun ibinu gbegbona ko si si ibi kankan ninu okan won ti won fi le ro ohun miran yato si wepe won fe pa jesu kristi e je ki a wo ise awon aposteli ise awon aposteli ori kerin lati ese ikejo si ikewa nigba naa ni peteru kun fun emi mimo nigba naa ni peteru kun fun emi mimo o si wi fun won pe eyin olori eniyan awon eniyan ati eyin agbagba bi o ba se pe a n wadi wa loni ni ti ise rere ti a se lara abirun yi abirun naa bi a ti se mu okunrin yi larada ki eyi ki o ye gbogbo yin ati gbogbo eniyan israeli pe li oruko jesu kristi ti nasareti ti eyin kan mo agbelebo ti olorun gbedide kuro ninu oko nipa re li okunrin yi fi duro niwaju yin ni dida ara sasa ohun ti a so nihin ni wo pe peteru tele je eni ti n bero sugbon nigba ti a mu wa si iwaju awon onidajo wonyi ti won fi esun kan wipe ewo ni o se ti o n waasu ni oruko jesu ati ti o n se imunilarada ni oruko jesu o n so ni ki o to soro a so fun wipe o kun fun emi mimo ko si si emi ti ara rara ninu okan re nigba naa tabi emi iberu ninu okan re ni igba na bi eniyan ba kun fun nkan kan o je wi pe ko si aye fun nkan miran ti o lodi si eyi ti o kun ni inu ni aye ni okan re ni igba na ohun ti a so ni pe lati kun fun ohun kan

ìmọ̀ ìfẹ́ Ọlọ́run, òye ìfẹ́ Ọlọ́run, ó máa ń yí ìhùwàsí wa padà. Jẹ́ kí n ṣe àpẹẹrẹ fún ọ. Bí o bá mọ̀ gẹ́gẹ́ bí obìnrin tàbí ọkùnrin, wípé obìnrin kan tàbí ọkùnrin kan ni ó yẹ kí ó jẹ́ olùfẹ́ rẹ tí ó yẹ kí o fẹ́, gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run yóò yí ìhùwàsí rẹ padà sí irú ẹni bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí o ti mọ ìfẹ́ Ọlọ́run sí irú ẹni bẹ́ẹ̀ bákan náà ni. Bí a bá mọ ìfẹ́ Ọlọ́run ní ìgbésí ayé wa, ìfẹ́ Ọlọ́run tí a mọ̀ yìí yóò mú ìyípadà púpọ̀ wá sí ìgbésí ayé wa. Ìfẹ́ Ọlọ́run pọ̀ fún wa, ṣùgbọ́n jẹ́ kí n tọ́ka kan sí ọ. Ohun tí a ń pè ní ìfẹ́ Ọlọ́run, ohun tí ó sì yẹ kí ó jẹ́ kí ó wà ní ọkàn wa ní ìgbà gbogbo. Ní Tẹsalóníkà kìíní orí kẹrin ẹsẹ̀ ìkẹta, nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run, àní wíwà ní mímọ́ yín, kí ẹ̀yin kí ó takété sí agbèrè. Nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run, àní wíwà ní mímọ́ yín. Bí ohunkóhun bá wà tí ó jẹyọ ní ìgbésí ayé wa, tí a ń bèèrè lọ́wọ́ ara wa wípé ǹjẹ́ èyí jẹ́ ìfẹ́ Ọlọ́run, ohun tí a lè bèèrè tàbí tí a lè gbéyẹ̀wò ni wípé, ǹjẹ́ bí n bá ṣe nǹkan yìí, ǹjẹ́ mo ṣì lè wà ní mímọ́ sí Ọlọ́run? Nítorí wípé ìfẹ́ Ọlọ́run tí ó ṣáájú ni wípé, lẹ́yìn ìgbà tí a ti di ẹni ìgbàlà, lẹ́yìn ìgbà tí a ti ń pe orúkọ Jésù pẹ̀lú wa, lẹ́yìn ìgbà tí a ti faramọ́ àwọn ènìyàn Ọlọ́run, ìfẹ́ Ọlọ́run fún wa ni wípé kí a jẹ mímọ́. Nítorí bẹ́ẹ̀, bí ohunkóhun bá wá sí ọ lọ́kàn wípé kí o ṣe nǹkan tàbí nǹkan mìíràn, ó yẹ kí o gbé ọ̀rọ̀ yẹ̀ wò wípé, bí n bá dáwọ́lé nǹkan yìí, bí n bá ṣe nǹkan yìí, ǹjẹ́ yóò jẹ́ kí n wà ní mímọ́ sí Olúwa? Bí kò bá ní jẹ́ kí n wà ní mímọ́ sí Olúwa, èyí jẹ́ wípé nǹkan náà kò lè ṣe ìfẹ́ Ọlọ́run. Jẹ́ kí n tún ṣe àpèjúwe lọ́nà báyìí wípé, ó ṣeéṣe kí o láàlàá. Ní ojú àlá yìí, ẹnìkan sọ fún ọ gẹ́gẹ́ bí ó dàbí ìránṣẹ́ Ọlọ́run, ṣùgbọ́n a kò lè sọ ó ṣeéṣe kí ó jẹ́ ìránṣẹ́ èṣù. Ó ń sọ fún ọ wípé kí o gbé ìgbésẹ̀ yìí tàbí ìgbésẹ̀ mìíràn. Bí o bá jí, ó ṣeéṣe kí ọkàn rẹ kí o máa sọ fún ọ wípé ò ti láàlá. Ìgbésẹ̀ tí ó sì yẹ kí o gbé ni wípé kí o ṣe báyìí báyìí báyìí, ṣùgbọ́n yẹ kí o béèrè lọ́wọ́ ara rẹ wípé, bí n bá gbé ìgbésẹ̀ gẹ́gẹ́ bí àlá tí mo lá, ǹjẹ́ màá ṣe wà ní mímọ́ sí Olúwa? Nítorí pé ìfẹ́ Olúwa tí ó jẹ́ àkọ́kọ́ ni wípé kí a wà ní mímọ́. Ó ṣeéṣe kí ẹnikẹ́ni kí ó pè ọ́, kí ó sọ fún ọ wípé òun rí ilé ìsìn mìíràn, wípé kí o kúrò níhìn-ín níbi tí o wà, ó sì ń gbàdúrà wípé, Ọlọ́run báwo ni, ṣé kí n wà níbí tàbí kí n tẹ̀lé ẹni tí ó wá pè mí yìí? Kí ni ìfẹ́ Ọlọ́run? Ìbéèrè tí ó yẹ kí o béèrè ni wípé, bí n bá kúrò nínú ìjọ tí a ti ń sọ ọ̀rọ̀ Ọlọ́run lẹ́sẹsẹ, tí a ti ń jẹ́ kí ó yé wa bí a ṣe lè di ẹni ìgbàlà, bí a ṣe lè jẹ́ mímọ́ fún Ọlọ́run, bí a ṣe lè wà ní ìmúra sílẹ̀ fún ọ̀run rere, bí n bá kúrò nínú irú ìjọ bẹ́ẹ̀ tí mo lọ sí ìjọ mìíràn, ǹjẹ́ ó sì lè ṣeéṣe fún mi láti wà ní mímọ́ sí Olúwa? Bí a bá bèèrè irú nǹkan wọ̀nyí, a ó mọ kí ni ìfẹ́ Ọlọ́run, tàbí ẹnìkan ló fẹ́ gbà ọ́ síṣẹ́. Ó sì ń sọ fún ọ wípé wọ́n máa ń ta sìgá, wọ́n máa ń ta ọtí, wọ́n máa ń ta nǹkan yìí tàbí nǹkan mìíràn. Ó sì ń bèèrè wípé ǹjẹ́ ìfẹ́ Ọlọ́run ni? Ohun tí ó yẹ kí o gbé yẹ̀wò ni wípé, ǹjẹ́ bí mo bá bẹ̀rẹ̀ sí ní ta nǹkan wọ̀nyí, bí mo bá ń gbé májèlé yìí fún àwọn ẹlòmíràn jẹ, ǹjẹ́ màá ṣì wà ní mímọ́ sí Olúwa? Ohunkóhun tí ó lè fẹ́ ṣẹlẹ̀ ní ìgbésí ayé rẹ, ohunkóhun tí ó ń pèrò tàbí tí ó fẹ́ ṣe ìpinnu lé lórí wípé, ṣé kí n lọ báyìí, ṣé kí n lọ sí ọ̀nà báyìí? Ìbéèrè tí ó yẹ kí o ní ni wípé, ǹjẹ́ bí mo bá gbé ìgbésẹ̀ yìí yóò ṣeéṣe fún mi láti wà ní mímọ́ síbẹ̀síbẹ̀ níwájú Olúwa? Nítorí ìfẹ́ Ọlọ́run fún wa ni láti jẹ́ mímọ́. Ẹ jẹ́ kí a wo Kólósè lẹ́ẹ̀kan sí i. Kólósè orí kìíní, à ń ka ẹsẹ̀ ìkẹsàn-án. Nítorí èyí, láti ọjọ́ tí àwa ti gbọ́, àwa pẹ̀lú kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀ nínú ọgbọ́n àti ìmòye gbogbo tí í ṣe ti ẹ̀mí. Èyí lè mú wa wá sí ìkókó kẹta nínú ẹ̀kọ́ wa: ọgbọ́n àti òye nípa ti ẹ̀mí.

ki o yi o opolopo ti o dabi eni wo pe won ni ogbon o je ogbon ti aye ki se ogbon ti o ti ati odo olorun wa asin ki wa ni ilo we pe iru ogbon be ko ye ki o je ti wa ko ye ki a fi iru ogbon be se iwa ho e je ki a wo Jacobo ori keta Jacobo ori keta lati ese ketala tali ogbon ti o si ni imo ninu yin e je ki o fi ise re han nipa iwa rere ati iwa tutu ti ogbon bi o ba je wipe tooto ni a ni ogbon atoke wa bi o ba je wipe tooto ni a ni ogbon olorun a o fi han nipa iwa tutu ati iwa irele ati iwa rere ati ododo ese kerinla sugbon bi eyin ba ni owo kikoro ati ija li okan yin e ma se se fefe e ma si se se ke si otito ogbon yi ki se eyi ti o ti oke sokale wa sugbon ti aye ni ti ara ni ti emi esu ni o ye ki o ye wa wipe opolopo ni won ni ogbon ati renije ogbon lati seke ogbon lati se agbere tabi panshaga pelu iyawo elomiran ogbon lati ji owo eni eleni ogbon lati se iru ninu oko won won si man jalanka to wi pe awon ni ogbon o se se ki a ri elomiran ti o tile kun fun adura eti okun gbigba adura pelu abela adura pelu turari ti o man so wi pe olorun man la on loye lati renije lati paro tabi lati seke o nje ki o ye wa wi pe iru ogbon be ki se eyi ti o ti oke sokale wa sugbon ti aye ni ti ara ni ti e mesho si ni pelu nitori ibi ti owo ija ba gbe wa nibe ni rudu rudu ati ise buburu gbogbo wa sugbon ogbon ti o ti oke wa akomo a sì ní àlàáfíà a ní ìpamọ́ra kì í sì ṣòro láti bẹ̀ bí a bá ṣẹ́ a kún fún àánú àti fún èso rere láìsí ègbè tàbí ojúsàájú àti láìsí àgàbàgebè nítorí bẹ́ẹ̀ ni paul ṣe ń gbàdúrà fún àwọn wọ̀nyí wípé bí wọ́n ṣe ń bá ara wọn lò àti bí wọ́n ṣe ń bá àwọn tí ó wà nínú ayé lò wípé kí wọn kí o lè ní ọgbọ́n àtòkè wá òye nípa ti ẹ̀mí ọlọ́run bí o bá wo kọ́rìntì kínní orí kínní ẹsẹ̀ ọgbọ̀n kọ́rìntì kínní orí kínní ẹsẹ̀ ọgbọ̀n ṣùgbọ́n nípasẹ̀ rẹ̀ lé ẹ̀yìn wà nínú kristi jésù ẹni tí ọlọ́run fi ṣe ọgbọ́n àti òdodo àti ìsọdi mímọ́ àti ìdáǹdè fún wa bí o bá fẹ́ ní ọgbọ́n yìí tí ó ti òkè wá a ní láti mọ jésù gẹ́gẹ́ bí olùgbàlà wa a ní láti já àwọn ẹ̀ṣẹ́ wa sọnù a ní láti fi òdodo kọ àwọn ẹ̀ṣẹ́ wa sílẹ̀ a ní láti jẹ́ olóòótọ́ bí a bá ti tọ ọlọ́run wa wípé àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà lọ́wọ́ wa nínú wa a fẹ́ kọ̀ wọ́n sílẹ̀ pátápátá kí a sì gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ jésù kristi tí a ṣẹ́ sílẹ̀ fún wa tí a ta sílẹ̀ fún wa láti lè wẹ̀ wá nù pátápátá nínú àwọn ẹ̀ṣẹ̀ wa bí irú ẹni bẹ́ẹ̀ bí ó bá di onígbàgbọ́ tòótọ́ tí a wẹ ẹ̀ṣẹ̀ rẹ̀ nù pẹ̀lú ẹ̀jẹ̀ jésù kristi àsọ̀rọ̀ pé bí jésù bá ti ń wọlé ọgbọ́n àtọ̀run wa yóò wọlé pẹ̀lú ẹ jẹ́ kí a wo timothy kejì orí kẹta láti ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún àti pé láti ìgbà ọmọdé ni ìwọ ti mọ ìwé mímọ́ tí ó lè sọ ọ́ di ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú kristi jésù bí ó bá jẹ́ wípé tòótọ́ ni o fẹ́ ní ọgbọ́n gbogbo àkọsílẹ̀ tí a ní nínú ọ̀rọ̀ ọlọ́run láti ìbẹ̀rẹ̀ dé òpin láti genesis dé ìwé ìfihàn ó jẹ́ àkójọpọ̀ àwọn ọgbọ́n ọlọ́run tí ọlọ́run fi fún wa láti lè gbé ìgbésí ayé wa nínú ọgbọ́n ọlọ́run bí o bá fiyè sí ohun tí a kà ní ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún yìí ó ń sọ wípé ìwé mímọ́ ni ó lè sọ ọ́ di ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́
ninu Kristi Jesu wese kerindinlogun gbogbo iwe mimo li oni imisi Olorun o si ni ere fun eko fun ibaniwi fun itoni fun ikoni ti o wa ninu ododo ki eniyan Olorun ki o le pe ti a ti mura sile patapata fun ise rere gbogbo nitori be bi o ba fe je ologbon isise kini ni wi pe ki o gba Jesu gege bi Olowa ati Olugbala nitori wi pe Jesu Kristi ti a nso nipa re yi oun ni ogbon Olorun bi Jesu ba ti nwo inu okan re ari wi pe ogbon Olorun yo wa ninu igbesi aye re Kolose ori keji ese keta sugbon je kin kala ti ese keji ki o le yi o daradara ki a le tu okan won ninu bi ati so won po ninu ife ati si gbogbo oro ekun oye ti o daju si imo ogun ijinle Olorun ani Kristi ni an so nipa re ninu ese keta inu eni ti a fi gbogbo isura ogbon ati ti imo pamo si nitori be bi o ba fe ni ogbon atoran wa ogbon ti o le je ki o ma gbe igbesi aye ti o ti Olorun Olorun ti o si je anfani fun ebi re ati fun awon aladogbo re o ye ki o gba Jesu si okan re gege bi Olugbala bi Jesu ba ti nwole okan re ogbon atoran wa yo wo inu okan re ikeji ni wo pe ki o ka iwe mimo oro Olorun ki o si ka gbogbo awon oro Olorun wonyi nitori pe oni yo fun oni ogbon atoke wa nitori eyi ni akosile fun wa gege bi oro Olorun we pe bi abaka oro Olorun yi ni toto yo fun ani ogbon lati oke wa je ki a wo Jakobo ori kini ese ikarun bi o ba ku ogbon fun enikeni ki o bere lowo Olorun eni ti fun gbogbo eniyan li opolopo ti ki se baniwe a o se fi fun loni ati ko eko nipa adura fun awon onigbagbo a se ti ri bi Paul ti se akitiyan lati gbadura fun awon arakunrin arabirin olooto ni Kolose eyi si je isiri apere ati ipinija fun olukuluko wa lati ma gbadura fun gbogbo awon eniyan paapa julo fun awon olooto arakunrin ati arabirin a se ti ri bi o ti pe wa ni ijawe pe ani lati je eni ti o mo ife Olorun ati ni ohun gbogbo ti a fe se o ye ki a fi iwon ife Olorun duro lori wipe nje bi a ba se nkan wonyi tabi ti a ba tesi ona yi yo je iranwo fun wa lati wa ninu ife Olorun nipa iwo wa ni mimo ni ailaboko niwaju Olowa a si ti ri wipe a nilo ogbon ati oye nipa ati odo emi Olorun wa bi a ba si ni Kristi ti a ni oro Olorun ti a si n gbadura wipe ki Olorun ki o ma ko wa siwaju ati siwaju si o daju wipe ogbon atoke wa yo je ti wa nisisiyin a o dide duro awon ti a ti ko loni a mu lo siwaju Olowa wipe ki Olorun ki o je ki awon oro won ki o se wa lanfani iwo ti o dabi eni wipe o ko ti ni igbala Olorun o ye ki o ke pe Olowa o ye ki o so fun Olorun wipe o n fe igbala Olorun ninu okan re tabi iwo ti o ko fi ara re si kika oro Olorun kiko oro Olorun o ye ki o fi ara re si kiko ati kika oro Olorun iwo ti o dabi eni wipe ina igbagbo re n jo reyin o ye ki o so fun Olorun wipe o fe mura o fe je eni ti n gbadura nigba gbogbo eni ti n gbadura deede ati nigba kugba o fe mo ife Olorun o si n fe agbara lati le se ife Olorun ni igbesi aye re o si n bere fun ogbon wipe Olorun fun ara re yo fun ni ogbon ati oye lati rin gege bi ife Olorun gege bi ilana Olorun bi a ba gbadura ti a si ke pe Olorun o daju wipe yo gbo ti o wa bawo ni igbesi aye adura re ti ri bawo ni o se je olooto to nipa adura ni igbesi aye igbagbo re
so fun Olorun pe ki o so de alagbara ninu adura gbigba. Bi ileri Olorun mu o se ileri we pe oyin o gbo ti wa bi a ba ke pe ma se je amotara eni nikan ninu adura gbigba to fun adura ati ebe fun awon elomiran pelu.

0: iṣẹ́ àwọn apọ́stẹ́lì orí ìkẹrìnlá. Ó sì ṣe ní Ikonioni, wọ́n jùmọ̀ wọ inú sinagogu àwọn Júù lọ, wọ́n sì sọ̀rọ̀ tó bẹ́ẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn Júù àti àwọn eléni gbàgbọ́, ṣùgbọ́n àwọn aláìgbàgbọ́ Júù ru ọkàn wọn kẹfìrí sókè, wọ́n sì rọ wọn sí àwọn arákùnrin náà. Nítorí náà wọ́n gbé ibẹ̀ pẹ́, wọ́n fi ìgboyà sọ̀rọ̀ nínú Olúwa, ẹni tí ó jẹ́rìí sí ọ̀rọ̀ orí ọ̀fẹ́ rẹ̀. Ó sì ń yọ̀ǹda kí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu máa ti ọwọ́ wọn ṣe. Ṣùgbọ́n ọ̀pọ̀ ènìyàn ìlú náà pín méjì, apá kan sì dàpọ̀ mọ́ àwọn Júù, apá kan sì dàpọ̀ mọ́ àwọn apọ́stẹ́lì. Bí àwọn kẹfìrí àti àwọn Júù pẹ̀lú àwọn olórí wọn ti fẹ́ kọlù wọn láti ṣe àbùkù sí wọn àti láti sọ wọ́n ní òkúta, wọ́n mọ̀, wọ́n sì sá lọ sí Listra àti Dabe ìlú Likaonia àti sí agbègbè tí ó yíká. Níbẹ̀ ni wọ́n sì ń wàásù ìrere. Ọkùnrin kan sì jókòó ní Listra, ẹni tí ẹsẹ̀ rẹ̀ kò mókun, arọ láti inú ìyá rẹ̀ wá tí kò rìn rí. Ọkùnrin ìgbọ́ bí Pọ́ọ̀lù ti ń sọ̀rọ̀ ẹni nígbà tí ó tẹjúmọ, tí ó sì rí pé ó ní ìgbàgbọ́ fún ìmúláradá, ó wí fún oníhùn rárá pé dìde dúró ṣánṣán ní ẹsẹ̀ rẹ, ó sì ń fò sókè, ó sì ń rìn. Nígbà tí àwọn ènìyàn sì rí ohun tí Pọ́ọ̀lù ṣe, wọ́n gbé ohùn wọn sókè ní èdè Likaonia wípé àwọn òrìṣà sọ̀kalẹ̀ tọ̀ wá ní àwọ ènìyàn. Wọ́n sì pe Barnaba ní Júpítérì àti Pọ́ọ̀lù ní Amè, nítorí òun ni olórí ọ̀rọ̀ ìsọ. Àlùfáà Júpítérì tí ilé òrìṣà rẹ̀ wà níwájú ìlú wọn sì mú màálù àti màrìwò wá sí ẹnubodè, òun ìbá sì rúbọ pẹ̀lú àwọn ènìyàn. Ṣùgbọ́n nígbà tí àwọn apọ́stẹ́lì Barnaba òun Pọ́ọ̀lù gbọ́, wọ́n fa aṣọ wọn ya, wọ́n súré wọ inú àwùjọ, wọ́n ń kérara, wọ́n sì ń wí pé ará èéṣe tí ẹ̀yin fi ń ṣe nǹkan wọ̀nyí, ènìyàn onírú ìwà kan náà bí ẹ̀yin ni àwa pẹ̀lú tí à ń wàásù ìrere fún yín, kí ẹ̀yin kí ó yí padà kúrò nínú ohun asán wọ̀nyí sí Ọlọ́run alààyè tí ó dọ̀rùn ohun ayé àti òkun àti ohun gbogbo tí ń bẹ nínú wọn. Ẹni ní àwọn ìran tí ó ti kọjá jọ̀wọ́ gbogbo orílẹ̀-èdè láti máa rìn lé ọ̀nà tiwọn, ṣùgbọ́n kò fi ara rẹ̀ sílẹ̀ ní àìlẹ́rìí ní ti ó ń ṣe rere. Ó ń fún yín ní òjò láti ọ̀run wá àti àkókò èso, ó ń fi oúnjẹ àti ayọ̀ kún ọkàn yín. Díẹ̀ ni ó kù kí wọn kí ó má lè fi ọ̀rọ̀ wọ̀nyí dá àwọn ènìyàn dúró, kí wọn kí ó má ṣe rú bọ̀bọ̀ wọn. Àwọn Júù kan sì ti Antioku àti Ikonioni wá, nígbà tí wọ́n yí àwọn ènìyàn ní ọkàn padà, wọ́n sì sọ Pọ́ọ̀lù ní òkúta, wọ́n wọ́ ọ jáde kúrò ní ìlú náà, wọ́n ṣe bí ó kú. Ṣùgbọ́n nígbà tí àwọn ọmọ ẹ̀yìn dúró tì í yíká, ó dìde, ó sì wọ ìlú náà lọ. Ní ijọ́ kejì, ó bá Barnaba lọ sí Dabe. Nígbà tí wọ́n sì ti wàásù ìrere fún ìlú náà, tí wọ́n sì ní ọmọ ẹ̀yìn púpọ̀, wọ́n padà lọ sí Listra àti Ikonioni àti sí Antioku. Wọ́n mú àwọn ọmọ ẹ̀yìn lé ọkàn le, wọ́n gbà wọ́n níyànjú láti dúró ní ìgbàgbọ́, àti pé nínú ìpọ́njú púpọ̀ ni àwọ̀ fi wọ ìjọba Ọlọ́run. Nígbà tí wọ́n sì ti yan àwọn àgbààgbà fún olúkúlùkù ìjọ, tí wọ́n sì ti fi àwẹ̀ gbàdúrà, wọ́n fi wọ́n lé Olúwa lọ́wọ́, ẹni tí wọ́n gbàgbọ́. Nígbà tí wọ́n sì la Pisidia já, wọ́n wá sí Pamphylia. Nígbà tí wọ́n sì ti sọ ọ̀rọ̀ náà ní Paga, wọ́n sọ̀kalẹ̀ lọ sí Atalia. Àti láti ibẹ̀ lọ, wọ́n bá ti ọkọ̀ lọ sí Antioku, láti ibi tí agbé ti fi wọ́n lé orí ọ̀fẹ́ Ọlọ́run lọ́wọ́ fún iṣẹ́ tí wọ́n ṣe parí. Nígbà tí wọ́n sì dé, tí wọ́n sì pe ìjọjọ, wọ́n ròyìn gbogbo ohun tí Ọlọ́run fi wọ́n ṣe àti bí ó ti ṣí ilẹ̀kùn ìgbàgbọ́ fún àwọn kẹfìrí. Kìí ṣe ìgbà díẹ̀ ni wọ́n bá àwọn ọmọ ẹ̀yìn gbé.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Iṣẹ́ àwọn apọ́stẹ́lì orí ìkẹẹ̀dógún. Àwọn ọkùnrin kan ti Judea sọ̀kalẹ̀ wá, wọ́n sì kọ́ àwọn arákùnrin pé bí kò ṣe pé a bá kọ yín ní ilà bí ìṣe Mose, ẹ̀yin kì yóò lè là. Nígbà tí ìyapa àti ìyàn jíjà ti ń bẹ láàrin Pọ́ọ̀lù òun Barnaba kò sì mọ̀ ní ìwọ̀n, àwọn arákùnrin yan Pọ́ọ̀lù òun Barnaba àti àwọn mìíràn nínú wọn kí wọ́n gòkè lọ sí Jerusalemu sọ́dọ̀ àwọn apọ́stẹ́lì àti àwọn àgbààgbà nítorí ọ̀ràn yìí. Nítorí náà, nígbà tí ìjọ sì sìn wọ́n dé ọ̀nà, wọ́n la Fẹ́níkè òun Samaria kọjá. Wọ́n ń ròyìn ìyípadà àwọn kẹfìrí, wọ́n sì fi ayọ̀ ńlá fún gbogbo àwọn arákùnrin. Nígbà tí wọ́n sì dé Jerusalemu, ìjọ àti àwọn apọ́stẹ́lì àti àwọn àgbààgbà tẹ́wọ́ gbà wọ́n, wọ́n sì ròyìn ohun gbogbo tí Ọlọ́run ti fi wọ́n ṣe. Ṣùgbọ́n àwọn kan ti ẹ̀yà àwọn Farisí tí wọ́n gbàgbọ́ dìde, wọ́n ń wí pé a ní láti kọ́ wọn ní ilà àti láti pàṣẹ fún wọn pé kí wọn kí ó máa pa òfin Mósè mọ́. Àti àwọn apọ́stẹ́lì àti àwọn àgbààgbà péjọ láti gbìmọ̀ ọ̀ràn yìí. Nígbà tí ìyàn sì di púpọ̀, Pétèrù dìde, ó sì wí fún wọn pé, ará, ẹ̀yin mọ̀ pé láti ìbẹ̀rẹ̀ Ọlọ́run ti yàn nínú yín kí àwọn kẹfìrí kí ó lè gbọ́ ọ̀rọ̀ yìí rere ní ẹnu mi, kí wọ́n sì gbàgbọ́. Àti Ọlọ́run tí ń ṣe olùmọ̀ ọkàn, ó jẹ́ wọn ní ẹ̀rí, ó ń fún wọn ní ẹ̀mí mímọ́ gẹ́gẹ́ bí àwa, kò sì fi ìyàtọ̀ sí àárín àwa àti àwọn, ó ń fi ìgbàgbọ́ wẹ̀ wọ́n ní ọkàn mọ́. Ǹjẹ́ nítorí náà, èyí ṣe tí ẹ̀yin ó fi dán Ọlọ́run wò láti fi àjàgà bo àwọn ọmọ ẹ̀yìn lé ọ̀run, èyí tí àwọn bàbá wa àti àwa kò lè rò? Ṣùgbọ́n àwa gbàgbọ́ pé nípa orí ọ̀fẹ́ Olúwa Jésù, àwa ó là gẹ́gẹ́ bí àwọn. Gbogbo àjọ sì dákẹ́, wọ́n sì fi etí sí Barnaba òun Pọ́ọ̀lù, tí wọ́n ń ròyìn iṣẹ́ àṣẹ àti iṣẹ́ àmì tí Ọlọ́run ti ti ọwọ́ wọn ṣe láàrin àwọn kẹfìrí. Lẹ́yìn tí wọ́n sì dákẹ́, Jacob dáhùn wípé ará ẹgbọ́ ti èmi. Simeon ti ròyìn bí Ọlọ́run ní àkọ́ṣe ti bojú àwọn kẹfẹ́rí láti yan ènìyàn nínú wọn fún orúkọ rẹ̀. Àti èyí yìí ni ọ̀rọ̀ àwọn wòlíì bá ṣe dédé bí a ti kọ̀wé rẹ̀ pé lẹ́yìn nǹkan wọ̀nyí ni èmi ó padà, èmi ó sì tún àgọ́ Dáfídì pa tí ó ti wó lulẹ̀, èmi ó sì tún ahoro rẹ̀ kọ́, èmi ó sì gbé ró, kí àwọn ènìyàn yòókù lè máa wá Olúwa àti gbogbo àwọn kẹfẹ́rí lára ẹni tí à ń pe orúkọ mi, ni Olúwa wí. Ẹni tí ó sọ gbogbo nǹkan wọ̀nyí di mímọ̀ fún Ọlọ́run ní iṣẹ́ rẹ̀ gbogbo láti ìgbà ọjọ́ ìwá. Ǹjẹ́ ìmọ̀ràn tèmi ni kí a má ṣe yọ àwọn tí ó yí padà sí Ọlọ́run lẹ́nu nínú àwọn kẹfẹ́rí, ṣùgbọ́n kí a kọ̀wé sí wọn kí wọn kí ó fà sẹ́yìn kúrò nínú èrí òrìṣà àti kúrò nínú àgbèrè àti kúrò nínú ohun ìlọ́lọ́run pa àti kúrò nínú ẹ̀jẹ̀. Mósè nígbà àtijọ́ sáà ní àwọn tí ń wàásù rẹ̀ ní ìlú gbogbo a máa kà á nínú sinagogu ní ọjọ́jọ́ ìsinmi. Nígbà náà ni ó tọ́ lójú àwọn apostẹ́lì àti àwọn àgbààgbà pẹ̀lú gbogbo ìjọ láti yan ènìyàn nínú wọn àti láti rán wọn lọ sí Antioku pẹ̀lú Paul and Barnabas, Juda tí à ń pe àpèlé rẹ̀ ní Basaba àti Sila, ẹni tí ó lórúkọ nínú àwọn arákùnrin. Wọ́n sì kọ ìwé lé wọn lọ́wọ́ báyìí pé àwọn apostẹ́lì àti àwọn àgbààgbà àti àwọn arákùnrin kí àwọn arákùnrin tí ó wà ní Antioku àti ní Syria àti ní Kilikia nínú àwọn kẹfẹ́rí. Níwọ̀n bí àwa ti gbọ́ pé àwọn kan tí ó ti ọ̀dọ̀ wa jáde lọ fi ọ̀rọ̀ yọyín lé ẹnu, tí wọ́n ń yí yín ní ọkàn po wípé ẹ̀yin kò gbọ́dọ̀ ṣàìmákọ ilà àti ṣàìmápa òfin Mósè mọ́, ẹni tí àwa kò fún ní àṣẹ. Ó yẹ lójú àwa bí àwa ti fi ìmọ̀ ṣọ̀kan láti yan ènìyàn àti láti rán wọn sí yín pẹ̀lú Barnabas and Paul, àwọn olùfẹ́ wa, àwọn ọkùnrin tí ó fi ẹ̀mí wọn wéwu nítorí orúkọ Olúwa wa Jésù Kristì. Nítorí náà àwa rán Júdà òun Sílà, àwọn tí yóò sì fi ọ̀rọ̀ ẹnu sọ nǹkan náà fún yín, nítorí ó dára lójú ẹ̀mí mímọ́ àti lójú wa kí a má ṣe di ẹrù kà yín ju nǹkan tí a kò lè ṣe aláìṣe wọ̀nyí lọ, kí ẹ̀yin kí ó fà sẹ́yìn kúrò nínú ẹran àbọ́pa òrìṣà àti nínú ẹ̀jẹ̀ àti nínú ohun ìlọ́lọ́rùn pa àti nínú àgbèrè nínú ohun tí bí ẹ̀yin bá pa ara yín mọ́ kúrò, ẹ̀yin ó ṣe rere àlàáfíà. Ǹjẹ́ nígbà tí wọ́n sì jọwọ́ wọn lọ́wọ́ lọ, wọ́n sọ̀kalẹ̀ wá sí Antioku, nígbà tí wọ́n sì pe àpèjọ wọ́n fi ìwé náà fún wọn, nígbà tí wọ́n sì kà á wọ́n yọ̀ fún ìtùnú náà. Bí Júdà òun Sílà ti kara wọn ti jẹ́ wòlíì pẹ̀lú, wọ́n fi ọ̀rọ̀ púpọ̀ gba àwọn arákùnrin níyànjú, wọ́n sì mú wọn lé ọkàn le. Nígbà tí wọ́n sì pẹ́ díẹ̀, àwọn arákùnrin jọwọ́ wọn lọ́wọ́ lọ lé àlàáfíà sí ọ̀dọ̀ àwọn tí ó rán wọn. Ṣùgbọ́n ó wo Sílà láti gbé ibẹ̀, Paul and Barnabas sì dúró díẹ̀ ní Antioku, wọ́n ń kọ́ ni, wọ́n sì ń wàásù ọ̀rọ̀ Olúwa àti àwọn púpọ̀ mìíràn pẹ̀lú wọn. Lẹ́yìn ijọ́ mélòó kan, Paul sì sọ fún Barnabas pé jẹ́ kí a tún padà lọ ibẹ̀ àwọn arákùnrin wa wò bí wọ́n ti ń ṣe ní ìlú gbogbo tí àwa ti wàásù ọ̀rọ̀ Olúwa. Barnabas sì pinnu rẹ̀ láti mú Jòhánù lọ pẹ̀lú wọn, ẹni tí àpèlé rẹ̀ jẹ́ Máàkù, ṣùgbọ́n Paul rò pé kò yẹ láti mú un lọ pẹ̀lú wọn, ẹni tí ó fi wọn sílẹ̀ ní Pamphylia tí kò sì bá wọn lọ sí iṣẹ́ náà. Ìjà náà sì pọ̀ tó bẹ́ẹ̀ tí wọ́n ya ara wọn sí méjì. Nígbà tí Barnabas sì mú Máàkù, ó bá ti ọkọ̀ lọ sí Kípù, ṣùgbọ́n Paul yan Sílà, ó sì lọ bí a ti fi ilé orí ọ̀fẹ́ Olúwa lọ́wọ́ láti ọ̀dọ̀ àwọn arákùnrin, ó sì la Síríà òun Kilikia lọ, ó mú ìjọ ní ọkàn le.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ bí a ti péjọ lónìí wípé a péjọ pọ̀ pẹ̀lú ayọ̀, pẹ̀lú inú dídùn, pẹ̀lú ìrètí wípé ohun gbogbo tí a ó béèrè lẹ ó ṣe fún wa. Nítorí àwa ni ẹ ti ṣe ní olóríire, tí ẹ ti fún wa ní àwọn ìlérí, ìlérí tí ò lè yẹ̀, ìlérí tí kì í tà sí, wípé nígbàkúùgbà bóyá a ní wàhálà ni àbí a ní àwọn ìṣòro ní ìgbésí ayé wa, bí a bá ké pè yín pẹ̀lú ọkàn òtítọ́ àti pẹ̀lú ìgbàgbọ́ wípé ẹ ó gbọ́, a sì mọ̀ wípé ẹ ò tí ì dojú tì wá nígbà kankan rí. Láti ìgbà tí àwọn onígbàgbọ́ láti ayébáyé tí wọ́n ti ń ké pè yín, tí wọ́n ti ń ké pe orúkọ Jésù, láti ìgbà ilẹ̀ ti ń gbọ́ tiwọn, títí dòní olóní yìí lẹ̀sìn ń gbọ́ tiwa bákan náà, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí la ti ń gbọ́, ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu, iṣẹ́ àmì tí ẹ ń ṣe. A dúpẹ́ ẹgbà pé àtìyìn wa. Èyí ni ó mú kí a wá pẹ̀lú ọkàn ìgbàgbọ́, pẹ̀lú ayọ̀, pẹ̀lú onídídùn àti ìrètí wípé lónìí pẹ̀lú bí a ó ti gbàdúrà wípé ó gbọ́ tiwa. Ẹ̀bẹ̀ àti àdúrà wa ni wípé ibikíbi tí àìsàn bá wà, ẹ bá wa lé wọn jáde. Ibikíbi tí àìní tàbí ìpọ́njú tí ó bá wà ní ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan nínú wa, ẹ bá wa mú ọ kúrò lórúkọ Jésù. Ẹ ṣàánú fún àwọn ènìyàn yín, ẹ fún wọn ní ayọ̀ àti inú dídùn, kí àdúrà wọn kí ó gbà. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, lórúkọ Jésù Kristì Olúwa wa. inu mi dun lati re we pe atun pejo loni sese agbelebo ni iwaju olowa ki abale so awon edun okan wa fun olowa nitori wi pe idani loju ti ani ni igba ku igba ti a ba wa si waju olowa ni wo pe bi a tin ke pe ni yo ma da wa lohun bi a ba ke pe olowa pelu igbagbo bi a ba mu awon ileri ti o ti se fun wa ninu oro re ti a mu wa si iwaju olorun ti a nso fun wi pe oni o se leri ohun ti o si se leri eni ti ki kuna wi pe ki o mu nkan won yi se o daju wi pe yo mu won se yo gbo adura wa adura mi loni ni wi pe eni kokan wa ti a wa si hin wi pe olorun yo da won adura wa loni mu soro ni pa akori kan ti o se pataki ti o ye fun eni kokan wa lati wo pelu igbagbo ninu oro olorun ke ari wi pe bi a tin gbo oro ti a nso loni yi wi pe a fiye si agbagbo aduro le lori a si sise lori re ni wi pe agbadura gege bi a o ti ma ko wa oro ti mo nso loni ni agbara isotele ninu oro onigbagbo agbara isotele ninu oro onigbagbo gbati a nso nipa isotele o sese ki o ya awon elomiran lenu nitori wi pe awon elomiran won ma nfi esun kan wa awon elomiran ti won wa ni ita won ma so wi pe a o fi aye gba ebun isotele a o si fi aye gba awon woli laarin wa iru awon ti won so be oye won dara dara won ma ro wi pe bi won ti nse ni ijo elemi e ti won pe ni ijo elemi gba ti won o ba ri iru be ni akoko ti wa tabi ninu ijo ti wa won ma ro wi pe a o mo ohun ti won pe ni iso tele tabi ebun awon woli sugbon ohun ti o dabi eni wi pe ko ye awon ti won fi iru esun yi ti won fi kan wa ni wi pe won o mo iyato to wa laarin awon woli ti majemu lailai ati awon woli ti o wa ninu majemu titun aye o si fun wa lati se alaye pupo nipa re sugbon je kin so die fun o awon woli ti won wa ninu majemu lailai ari wi pe nipa iwoso won a man da won mo yato si awon mo israeli to ku awon woli ti o wa ninu majemu titun a ke da won mo pelu aso bi apostle ti nwoso ti woli nwoso ti evangelist nwoso ti ajihin rere ti o nwoso tabi ti awon oluko oluso agutan ati awon omo ijo omo leyin christi bi won ti nwoso be ni a ri wi pe awon woli majemu titun bakan na won nwoso a ki fi aso gereje tabi aso ti a opo fun odindi odun kan tabi aso ti o nwole a ki fi da woli ti majemu titun a ki fi da won mo ninu majemu lailai ni a ri wi pe eni bi mose o ni opa ti a ba lowo re nigba ti a pe ki se be nikan elisha a ri wi pe ohun na ni opa nitori wi pe a so fun wa nigba ti omo kan ku ti a so fun geasi wi pe ki o lo ji dide elisha fun ni opa re nitori be awon ti majemu laila o ma gbe opa kaakiri awa ti a wa ni majemu titun se o ba opa lowo jesu christi ohun ni woli agba ohun ni eni ti so ti ki ye ohun ni eni ti o ri awon nkan ti nbo ni waju ohun lo so wi pe oro aye ati orun won le koja lo kikini ninu oro mi ki o koja lo laise ohun ni woli agba ti o ri opin aye ni akoko ti o nse ise iranse sugbon ko gbe opa lowo a si ri opolopo ise iyanu ti eyan bi paulu tabi eyan bi peteru ati joanu e ti won se a o ri opa lowo won awon ti oye oye nkan ti won fi ma da won mo laarin ara won ni wi pe won ma gbe opa lowo bi won ba ti gbe opa lowo won so fun won wi pe awon je woli ni won si ma wo awa ti a wa ni ijo onihin rere awa ti majemu titun ti o ye dara dara awa ti majemu ti a ba wada pelu Jesu Christi awa ti a fi sokan ti a si ntele won ma fi esun kan wa wi pe a o mo bi ati gbadura nitori wi pe a ki se woli ki se be nikan a ma ri wi pe ninu majemu lai lai ni a ma ri wi pe Mose o bo bata ko lese Joshua o bo bata ko lese ki se be nikan Ezekiel igba miran wa ti a so fun ati Isaiah papa wi pe ki won ma rin lai lo bata ki o ba le je apere fun awon mo Israeli ko ma bi won ni ibere wo pe aki lo de ti won fi nse be nipa ibere ti won bi won yi won le so fun awon eniyan wo pe e ti dese si Oluwa nitori be agbara Olorun ati ifarahan Olorun o kuro laarin yin o je apere fun won bi o ba wo majemu titun a o ri wi pe ki a ma bo bata ki se se Jesu tabi ise awon aposteli tabi ise awon ti a ri ninu majemu titun awon ti won jade loni ti won so wi pe awon je woli won ma ro wi pe gba ti awon o ba wo bata e je ki won a da won mo gege bi woli bon ba n wo awa ti a n wo aso ti a n wo bata ti a n gerun wa ni igba de igba ti irun wa ti osan de ibi ejika wa won ni oye woli pe ko ye awa sugbon awon ni oye oye awa amo oro olorun a si mo we pe woli wa ninu majemu lailai o wa ninu majemu titun sugbon ise esin won yato sira ati we pe agbara ti won lo ati ona ti won fi gbadura o yato si ara won ninu majemu lailai ni a ri ewe pe igba miran bi Mose bi o ba fe gbadura a lo si ori oke lati lo gba awe fun o sese ki o je ogoji ojo sugbon ninu majemu titun se ori peteru nigba ti o n gba awe a so wi pe o wa ni ile re o si wa ni oke ile re nibi to ti n gbadura ki o to di wi pe o so kale wa lati wa jeun se ori Paulu nigba ti o gba awe ojo meta ti ko jeun to n gbadura Olorun so fun Ananias wi pe ile ibi bayi bayi ni o ti ba Paul ko se lo si ori oke ki se majemu lailai ni nitori be je ki o ye o awon ti won fesun kan wa wi pe isotele oye wa tabi ebun awon woli oye wa awon ni oye oro Olorun ye awa dara dara loni mo so wi pe mo so nipa agbara isotele ti o wa ninu oro awa onigbagbo sugbon kin to tesiwaju je kin tun so fun o ki se gbogbo awa ti a wa ninu majemu titun ninu ijo ti a gbe kale gege bi majemu titun ni a je woli je ki a wo Korinti kini ori ikejila ese ikokandinlogbon gbogbo won ni se aposteli bi gbogbo won ni se woli bi gbogbo won ni se oluko ni bi gbogbo won ni se ni sise iyanu bi idahun ti ojo oyo jade fun awon ibere won yi ni pe rara nda o ki se gbogbo awon onigbagbo ni a le pe ni aposteli ki se gbogbo awon onigbagbo ni a le pe ni woli ki se gbogbo awon onigbagbo ni a le pe ni oluko ni tabi eni tin se ise iyanu kini se ti a o le pe gbogbo awon onigbagbo ni woli tabi aposteli wo ese ikejidinlogbon Olorun si gbe awon miran kale ninu ijo ikini awon aposteli ikeji awon woli eketa awon olukoni lehin na ise iyanu lehin na ebun imularada iranlowo ebun akoso oniruuru ede nihi ni o ti je ki o ye wa wi pe Olorun gbe awon kan kale ki se gbogbo eniyan ni o fun ni ebun aposteli tabi ebun woli tabi ebun imunilarada tabi ebun olukoni ki si se gbogbo eniyan ni a le pe ni oluso agutan ninu Efeso ori kerin ese ikokanla Efeso ori kerin ese ikokanla o si ti fi awon kan fun ni bi aposteli ati awon miran bi woli ati awon miran bi evangelisti awon ajihin rere ati awon miran bi oluso agutan ati olukoni nihi ni olorun je ki o ye wa wi pe ki se gbogbo awa onigbagbo ni agbe kale gege bi aposteli ki si se gbogbo awa onigbagbo le agbe kale gege bi woli gege bi evangelisti ajihin rere gege bi oluso agutan tabi gege bi olukoni sugbon mo fe ki o ye wa ohun kan ti a ri ni igbesi aye awon woli e ba se majemo lai lai tabi majemo titun ohun kan ti a ri ti o je ki a da won mo ti o si je ki igbesi aye won ki o yato si awon omo israeli to ku ohun ni iwa ati ami igbagbo ninu ise iranse won mo fe ki o fi iye si eyi ohun ti o se pataki ni ise iranse woli ninu majemo lai lai tabi ninu majemo titun ki se aso ti won wo ki se pe ko si bata lese won ki se pe won gbe opa lowo ki se wo pe irun won gun popo ti a o ge ki se wi pe won wa lori oke tabi won wa leti okun ohun ti o se pataki ju ni wi pe won ma nso oro olorun ati wi pe won ni igbagbo ninu oro olorun ti won so ati pe bi won ba ti nso won so inu olorun bi won si tin so ni olorun won duro ti oro yi won ri we pe oro ti a so jade lati enu woli o je ohun ti a muse igbagbo ninu oro ti won so lati enu won jade e ti a le lo gege bi ede ti wa we pe ase ati agbara wa ninu oro won ohun ni a ri we pe o wa ni igbese aye onigbagbo to to loni bi a ba n pe nkan ni aso tele ti o ba ti yi o tele tele je ki o yi o loni we pe aso tele ni oro ti aso saju akoko ki o to sele aso saju igba aso tele aso saju akoko ko ti sele sugbon aso bi a si ti so oro yi ani igbagbo wi pe aso tele oro ni wi pe nigboya nigbose oro yi o nbo wa se yi ni a fi n pe ni aso tele o ye ki onigbagbo ki o mo we pe ohun paapaa ohun ni agbara iso tele yi ohun ni agbara ase ti o le fi agbara fun oro ti ohun so lati enu ohun jade ki oro ti ohun so yi ki o le di mimuse bi onigbagbo kookan ninu wa loni bi a ba kiyesi igbesi aye awon woli ninu majemo laelae ki a si ri bi olorun ti ba won lo ki a si je ki olorun ki o ba wa paapa lo be ki a si je ki oro ti a nso lati enu wa jade ki o dabi oro ti awon woli ti won so lati enu won jade o daju wi pe agbara ti o ba won sise agbara ti o nti oro won leyin agbara ti o mo oro won wa si ise ni igba aye ti won agbara kan na yo ma ti oro ti wa leyin agbara kan naa yo ma mu oro wa wa si ise agbara kan naa yo fi ase ati ipa fun awon oro ti a nso lati enu wa jade ki eyi ki o to le ri be awon mefa kan wa ti a se akiyesi ninu oro olorun ti a ti se akiyesi ninu oro awon woli ti igbani ti o sese ki a wa paapaa ki a le fi si igbe aye wa loni ki oro wa ki o ba le ni agbara ti oro awon woli ti igbani ti o ni je ki a wo nkan wonyi ni ikookan ikini ki woli awon ti igbani ki won ki o to so oro kankan jade lenu a ri wi pe won gba oro lati enu oluwa e se pataki popo wi pe awon woli ti igbani won gba oro lo oro olorun lati enu oluwa o seese ki olorun ki o ba won so loju ko oju o seese ki olorun ki o ba won so lona miran ohun ti a ri ni wi pe oro ti won so ni awon woli ti igbani won so oro yi gege bi a ti fi fun won lati odo oluwa wa bi awa paapaa bi a ba se be bi a ba ri wi pe a ko je ki oro kan ki o jade lenu wa bi ki ba se oro ti a gba lati enu oluwa a o ri wi pe oro wa yo ni agbara nitori pe ki se oro ti wa oro ti olorun ni Je ki a wo Jeremiah ori kini lati ese ikerin. Nigba na ni oro Olowa to mi wa fi esi gidi gidi. Nigba na li oro Olowa to mi wa o se se ki o ma so we pe aye ti ye pada. Oro Olowa ki to wa wa nisinsin yi rara ko ri be. Awa ni a o fi esi dara dara. Sori nigba miran boya o ro nkan kan boya oni wahala nkan kan so si olokan a so fun o wi pe ma binu je oluwa wa lori ife oro oluwa niyan o sese ki igba miran boya o fe jade ni ile ki nkan kan ki o so si olokan ki o so wi pe gbeje joko ma jade o dabi eni wo pe iwo wa ni waju oro oluwa niyan tabi o sese o le je awako bi o ti fe gba ona kan o sese ki o je ona apa otun ki o nkan kan ki o so si olokan we pe bi o ba gba ona ti o fe gba yi o ni tete debi ti o nlo o dabe ni o pe ese kan ti sele ni waju lo yin ki lo nba o soro be oro oluwa ni a si so fun we pe ki o gba ona miran o sese ki o je we pe ni ibi ti o wa ni enikan ni o fe ba odo re lo nrerin lo so yaya pelu re ki ikilo kan ki o si so jade lati enu okan re we pe sora o ki se gbogbo nti ndan ni wora ki se gbogbo awon tin rerin ni ore wa ta lo nba o soro o boju weyin o wo otun o wo osi o ri enikan kan bi eni si tin fe ba o sore bi o si tin fe gba mora gege bi ore gege be ni nkan kan lago ninu okan re ti nkan yin so fun pe sora o ewu wa loju ona sora o ki se gbogbo eni tin rerin ni ore re o oro olorun ni nihi ni ari ti Jeremiah so wi pe nigba na le oro olorun to mi wa wi pe ki emi ki o to da o ni inu emi ti mo ki iwo ki o to ti inu jade wa le emi ti so di mimo e je wi pe mo ya o si oto emi si ya o soto se woli fun awon orile ede emi si we pe oluwa olorun sa wo emi ko mo oro iso nitori omode li emi sugbon oluwa wi fun mi pe ma we pe omode li emi sugbon iwo lo sodo eni ti emi o ran o si ati ohunkohun ti emi o pase fun o ni iwo o so ma beru ni waju won nitori emi wa pelu re lati gba o ni oluwa wi oluwa si na owo re o si ba o fi ba enu mi oluwa si wi fun mi pe sawo emi fi oro mi si o li enu sawo emi fi oro mi si o li enu o ti ari ti o se pataki ni ise iranse awon woli yala ni majemu lai lai tabi ni majemu titun ni we pe oluwa fi oro re fi won li enu ni igba kugba ni a ma nri we pe awon woli yi awon ti a ka nipa re ni bibeli ki won ki o to so nkohun won ma ngba oro lati enu oluwa wa bi awa paapa bi a ba se bayi bi a ba ri we pe ki a to so nkohun awo inu bibeli awo inu oro olorun a ri wi pe ohun ti a nso ki se we pe a nso nipa ti agbagbo a nso nipa ti imira ti a ni a nso nipa ti ailera ti o wa ni ago ara wa sugbon a nso nipa eyi ti a gba lati enu oluwa ti a ba se be e je wi pe oro ti a so yi nitori pe o je oro oluwa o je oro ti o ti ti enu oluwa jade ki a to so jade li enu ti wa a o ri we pe agbara ase yo wa ninu oro na wo iwe jobu ori kejile logun
3: iwe jobu ori kejile logun ese ikejile logun emi be o gba ofin lati enu re wa ki o si to oro re si aya re emi be o gba ofin lati enu re wa ki o si to oro re eyi ni oro olorun si aya re bi abani anto oro olorun si aya wa e je wi pe ki idanwo ki o to de to oro olorun si aya re ki wahala ki o to de ba o to oro olorun si aya re ki ojo aisan ki o to de to oro olorun si aya re ki wahala ki o to de to oro olorun si aya re je ki a se apere gege bi awon omo wa ni ile iwe bi o ba je wipe akoko ti won lo si ile iwe ki idanwo ki o to de won o to awon eko ti an ko won yala eko nipa ti ede oyinbo eko nipa itan ti orile ede wa eko nipa ti isiro tabi eko nipa ti imo science tabi eko nipa awon nkan miran ti won ko won ni ile iwe won o to awon eko won yi lese si o kan aya won ojo ti idanwo ba de bi won ba lo si ibi idanwo won o ni ri ohun ko mu jade nitori wi pe ni akoko ti o ye ki won ki o ma to oro yi si o kan aya won o se be ki se ojo idanwo ni a nto oro olorun si aya wa ke asan to de ni ani lati keko kini oro olorun so nipa iwosan ki wahala ki o to de ni ani lati keko kini awon iliri olorun ke a ti to awon oro won ijo sinu o kan aya wa ti aisan ba wa de oro ti yo ma jade lenu wa yo je oro olorun yo je oro ti a tuto sinu okan wa oro wo ni yo ma jade lenu wa ni ojo ti aisan de oro ti yo ma jade ni we pe emi ni oluwa olorun ti o mu yin larada bi oro yi ba tin jade lati enu wa a o gbekele oro yi nitori we pe oro yi gan oro olorun ni ki se oro ti wa nigba ti aisan ba de oro wo ni o ye ki o ma jade lenu wa oro olorun ni we pe emi ki yo ku iku kiku kan sugbon emi o wa laye e je we pe a n reti imularada lati odo olorun nigba ti aisan ba de oro wo ni yo jade lenu wa bi a ba tin to oro olorun sinu okan wa oro ti yo jade ni we pe bi a ba gbadura fun alaisan we pe yo ri iwosan adura igbagbo yo si wo alaisan na san eni a fi so fun a we pe bi oro olorun ba wa ni okan wa ti a ti to si okan wa ti a to si aya wa ki ojo ibi ojo wahala ojo ajalu iponju ki o to de oro olorun ni ti a ti gba si okan wa ni yo ma jade eni a ri nipa awon woli we pe oro ti o n jade lati enu won ki se aroso ki se oro ti ara won ki se oro ti enikan ti o gbele won lowo o je oro olorun bi awa papa ba fe ni agbara a se fe ni ase gege bi awon woli ohun akoko ti ani lati mu se ni we pe ki a gba oro olorun ki a tu won jo si okan wa ikeji awon woli ti a ko nipa won ninu majemu lailai a ri we pe won gba oro olorun gbo tokan tokan bi o ti le je wi pe ko ye won bi a o ti mu oro yi bi a o ti mu ose won gba oro olorun gbo tokan tokan bi o ti le je wi pe ko ye won bi a ti le mu awon oro won ise je ki n ka die fun ninu bibeli gege bi apere ninu awon oba kini ni a ti n wo ori ketadinlogun ese ikini awon oba kini ori ketadinlogun ese kini Elijah ara Tishbi lati inu awon olugbe Gilead wi fun Ahabu pe bi Oluwa Olorun ti wa ni waju eni ti emi duro ki yo si iri tabi ojo li odun won yi gege bi oro mi ki yo si iri tabi ojo ninu awon odun won yi sugbon gege bi oro mi nihin ni a ri ewe pe Elijah o gba oro Oluwa gbo ati fun le oro Olorun o si wa siwaju Ahabu lati so oro Olorun yi o si so wi pe gege bi oro mi je ki n se apere kan fun o mo be Olorun emi ki o tumo eyi fun o ki o le ye o daradara ohun ti a n salaye nipa re loni o je ohun ti o se pataki pupo pupo oro ti Elijah so o je oro Olorun sugbon nigba ti o gbe oro yi kale fun Ahabu o so wi pe bi Oluwa ti wa ni waju eni ti emi duro ki yo si iri tabi ojo nigba ti o so pe bi oluwa ti wa ni waju eni ti emi duro e je we pe mo ti duro ni waju oluwa olorun ti ba mi soro oro ti o so fun mi o je oro ti re o je oro ti olorun o ti olorun si so ni pe ki yo si iri tabi ojo sugbon nigba ti o ma pari re o ni gege bi oro mi eyi je we pe oro olorun o ti di oro Elijah oro olorun ni o o je ohun ti olorun so o je ohun ti o jade lati inu olorun sugbon ohun ti Elijah wa so ni wo pe gege bi oro mi bakan na ni a ri ninu oro ti Paul apostle ti o so igba miran a ma pe ihinrere ni ihinrere mi gbogbo wa ni asimo we pe ihinrere ti a ngbo o je ihinrere ti Jesu Christi sugbon nigba miran Paul a so we pe ihinrere mi wo Rome orikeji ese ikerin dilogun Rome orikeji ese ikerin dilogun li ojo na nigba ti Olorun yo ti ipa Jesu Christi se idajo ashiri eniyan gege bi ihinrere mi eyi ti an so ni we pe oro ti an so yi oro Olorun ni sugbon iba se Elijah iba se Paul won ti gbin oro Olorun yi si okan o ti dapo mo igbagbo ninu won o ti ba won lara mu o ti wo inu ero won o ti wo inu oro ti won ti o fi wa dabi eni we pe oro yi o je oro ti won papa ninu ede Yoruba o ma nso we pe bi ewe ba pe ninu ose ewe yi papa a di ose e je we pe ati ose ati ewe a o ni da won mo yato nitori be ohun ti a nso ni pe oro Olorun yi o ti wa sinu Elijah o ti sasaro lori re o ti gba gbo o ti gbekele nigba ti o wa nso jade o nso jade gege bi oro ti ara re sugbon oro Olorun ni ohun ti a nso ni we pe awon iliri Olorun nigba ti o ba ka won nigba ti o ba sasaro lori won nigba ti o ba gbekele won nigba ti o ba gba won gbo ti o wa je we pe iliri Olorun yi o ti dapo mo igbagbo ninu re o wa dabi oro ti re oro ti o nso bi o ba fe ba yawo re so oro igbagbo ni oro bibeli ni o sugbon o ti di ajemonu fun o bi o ba fe ba awon omo re soro oro Olorun ti adi ti di ajemonu o nso jade gege bi oro ti ara re gege bi onigbagbo o tun je so wi pe mo gbe igbe ni fun mi ori mi buru isere ti sele si mi mbo ni kin gbegba o iru oro be ti ku lenu re oro to njade lenu re ni wo pe ojo ola yo dara bi enikeni kankan bi won so pe ki lo de o omo yin ni won gbe lo si ta o lo si ta sugbon o ba ija ba oko pade oni ko sewo oro Olorun o ti dapo mo igbagbo ninu re to je wi pe oro ti o nso ni igbagbogbo o je oro igbagbo oro ti wuni lori oro ti ki je ki enikeni ki o ka ba mo o si gba oro yi gbo tokan tokan bi o ti le je wi pe o mo bi a o se se oro yi ni pipe abi bi a o ti mu ise eni a mo ni ti awon woli wi pe lakoko won gba oro Olorun ti won gba won gbekele won gba gbo won fokan tan won si je ki oro Olorun ki o dapo mo igbagbo ninu won ti o ba fi je wi pe oro yi wa je oro ti won so jade lenu ni akoko aisan won ki soro ti bani leru won ki soro nipa iku won ma soro nipa imu ilarada ni akoko wahala won ki soro nipa bi eni we pe ko si ona ti won o gbe gba sugbon won ma soro igbagbo jade lenu ni igbagbogbo ni o ye ki oro re ki o je oro igbagbo oro ti o je pe bi elomiran ba gbo a mo we pe o je eni bi ti inu Olorun iketa awon woli ti arika ninu majemo laile ati ninu majemo titun won ma nso oro Olorun jade won si ma nreti imuse oro ti won so won ma nso oro Olorun jade won si ma nreti oro imuse oro ti won so kini se ti awon woli wonyi ti won ma nse be ti won nreti imuse nkan ti won so wo Isaiah
2: ori ogota di marun ori ogota di marun Isaiah ki awo lati ese ikokanla be ni oro mi ti o ti enu mi jade yori ki yo pada sodo mi lofo sugbon yo se eyi ti o wu mi yo si ma se rere ninu ohun ti mo ran eyi ni oro olorun gba ti o mo we pe oro ti o n jade lati enu re ti o n jade lati enu onigbagbo we pe oro igbagbo ni o si je oro ti olorun ti koko so si olokan lati owo emi mimo eyi ti o ti ka ninu bibeli ti emi mimo ti o ran o leti re bi o si ti n so jade igbagbo wa ninu okan re we pe daju daju olorun ki seke we pe daju daju oro yi yo ni imuse nitori be ni oro ti o ti enu olorun jade ki yo pada sodo olorun lofo sugbon yo se eyi ti o wu olorun yo si ma se rere ninu ohun ti olorun ran eyi ni a fi ri we pe nigba ti elija ti o wa si odo arabirin opo ni eyi ti a so fun wa we pe o ni omokunrin kan ati we pe iyefun ti won ni ati ororo ti won ni yo gbe won lati le je ounje kan soso leyin eyi won reti iku sugbon woli de nihi ti woli wa so we pe ki won kun ni ounje won so we pe awon oni ohun kohun ni woli wa so oro igbagbo je ki iru oro be ki o wa lenu re ni igbagbogbo oro be ki o wa lati odo emi olorun ki o wa sinu okan re ki o si so jade pelu igbagbo ninu awon ba kini ori 17 ese 13 ati ese 14 Elija si we fun pe ma beru e ni a ma nri lenu woli ma beru e lo e ke ari lenu onigbagbo ma beru iyawo nsa esan ni ma beru omo lo nsa esan ni ma beru omo lo dabi eni we pe o fe ya omo ita o fe ba awon amugbo o fe ma ba won rin awon so fun pe omo wa owo o ka mo ma beru o fe dabi eni pe ise fe bo lowo re ni o si n so fun arakunrin tabi arakunrin lo n so fun pe o ma dabi eni pe mo n gboro we pe ise fe bo lo awon kosibi ko seru fomo olorun ma beru eyi ni oro onigbagbo sugbon eni ti a pe ni onigbagbo ti o ni ajalu die tabi ti o ni wahala die tabi ti o ni idojuko ni bi ise tabi ti o ni aisan die ranpe ni ago ara re ti o tin sakakiri en bo ni kin gbegba o dabi eni pe aisan lo pa lagbaja iko fe on lo pa temedun eje riro on lo pa lakasogbe awa ti a je onigbagbo e se ti a fi soro iku kini o ti a o soro wi pe nitori pe Jesu Kristi wa laaye emi o wa laaye bakan na Elija so fun wi pe ma beru lo ki o si se gege bi o ti wi sugbon ki o tete ko se akara kekere kan fun mi ninu re na ki o si mu fun mi wa leyin na ki o se tire ati ti omo re nitori bayi le Oluwa Olorun Israel wi ikoko iyefun na ki yo sofo be ni kolobo ororo na ki yo gbe titi ojo ti Oluwa yo fi ro ojo sori ile nihi ni Elija ni o so oro fun

kí ọ̀rọ̀ ìgbàgbọ́ yìí lẹ́yìn kí ó jẹ́ kí ọ̀rọ̀ yìí lọ láìṣe. Èyí ni a rí pẹ̀lú àwọn wòlíì nínú májẹ̀mú láéláé àti nínú májẹ̀mú tuntun. Èyí ni ó sì yẹ kí ó jẹ́ akọmọ̀nà fún ẹnì kọ̀ọ̀kan wa wípé bí àìsàn bá dé, bí a bá ti sọ nípa ìlérí Ọlọ́run, ìlérí Ọlọ́run tí a sọ nípa rẹ̀ yìí ni kí a dúró tì, ni kí a jókòó tì, kí a rí wípé ọ̀rọ̀ Ọlọ́run tí a ti sọ kò kùnà, kí a rí wípé a ní ìgbàgbọ́, a sì fọkàn tán ọ̀rọ̀ Ọlọ́run tí a ti sọ yìí. Èyí ni yóò jẹ́ kí agbára àti àṣẹ kí ó wà nínú ọ̀rọ̀ tí a ń sọ jáde lẹ́nu. Ìkarùn-ún, kí a rí wípé a ò ṣiyè méjì ọ̀rọ̀ Ọlọ́run, a ò jiyàn ọ̀rọ̀ Ọlọ́run bí ó tilẹ̀ jẹ́ wípé ó falẹ̀ díẹ̀, wípé a ò múṣẹ lẹ́sẹ̀kẹsẹ̀. Kí a rí wípé a sọ ọ̀rọ̀ ìgbàgbọ́, yẹ kí a ṣe àpẹẹrẹ bóyá ara rẹ ò dá ni, a sì gbàdúrà fún ọ, tàbí ìwọ fún ara rẹ ló gbàdúrà, ó sì bẹ̀ sí ní yin Ọlọ́run lógo wípé ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ìwòsàn ti dé. Bí o ṣe sọ wípé ìwòsàn ti dé yìí, ó dàbí ẹni pé ẹnu rẹ korò síbẹ̀, o ò lè jẹun, ó dàbí ẹni pé o ò lókun lára síbẹ̀síbẹ̀. Bí o ti gbàdúrà tán, tí o fi sọ wípé mo gbàgbọ́, mo gba Ọlọ́run gbọ́ wípé ìwòsàn ti dé, síbẹ̀síbẹ̀ ó dàbí ẹni pé àárẹ̀ mú àgọ́ ara rẹ síbẹ̀, o ò jẹ́ yí ohun padà, o ò jẹ́ sọ wípé bóyá Ọlọ́run ò tí ì gbàdúrà, bóyá kìí ṣe ìfẹ́ Ọlọ́run kí ara mi kí ó dá, bóyá ọjọ́ ikú ti súnmọ́ tòsí, bóyá àwọn tó ń ṣe mí náà tí kúrò lẹ́yìn mi, bóyá àìsàn yìí òun ló máa jẹ́ àìsàn ìkẹyìn tí wọ́n ṣe tí wọ́n fi fojú ba ikú. Onígbàgbọ́ ò jẹ́ sọrú ẹ̀ lẹ́nu, onígbàgbọ́ a máa gbẹ́kẹ̀lé Ọlọ́run, onígbàgbọ́ kìí ṣe iyèméjì. Nítorí wípé bí a bá ti gbàdúrà, bí a bá ti dúró lórí ìlérí Ọlọ́run, a ò ní jẹ́ kí iyèméjì kí ó wá sí ọkàn wa, tàbí ọ̀rọ̀ mìíràn tí kìí ṣe ọ̀rọ̀ ìgbàgbọ́, kìí ṣe bẹ́ẹ̀ nìkan. Ìkẹfà, ó ṣeé ṣe kí àwọn ẹlòmíràn kí wọn kí ó wà nítòsí wa, kí àwọn kí ó máa sọ̀rọ̀ àìgbàgbọ́. A kò ní jẹ́ kí ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí kí ó ba ìgbàgbọ́ wa jẹ́. Wo àwọn ọba kejì, orí keje láti ẹsẹ̀ ìkíní, àwọn ọba kejì orí keje láti ẹsẹ̀ ìkíní. Nígbà náà ni Elisha wípé ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa, báyìí ni Olúwa wí, ní ìwòyí ọ̀la lè a ó ta òṣùwọ̀n ìyẹ̀fun kíkúná kan ní ṣékélì kan ní ẹnu bodè Samaria. Ẹsẹ̀ ìkejì, nígbà náà ni ìjòyè kan lé ọwọ́ ẹni tí ọba ń fi ara tì dá ènìyàn Ọlọ́run lóhùn wípé, ó sì wípé kíyè sí bí Olúwa tilẹ̀ ṣe fèrèsé lé ọ̀run nǹkan yìí a lè rí bẹ́ẹ̀. Òun sì wípé kíyè sí ìwọ ò fi ojú rẹ rí, kíyè sí ìwọ ò fi ojú rẹ rí, ṣùgbọ́n ìwọ kì yóò jẹ nínú rẹ̀. Níhìn ni a rí ewé pé bí ẹni yìí tilẹ̀ ń sọ̀rọ̀ àìgbàgbọ́, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ èyí kò bomi lu ìgbàgbọ́ àti iná ti Elisha. Ó yẹ kí àwa náà kí ó mọ̀ wípé bí àwọn tí ó wà nítòsí wa, bí wọ́n tilẹ̀ ń sọ̀rọ̀ àìgbàgbọ́, kò yẹ kí èyí kí ó mú àìgbàgbọ́ wọ inú ọkàn wa. Yẹ kí n rán ọ létí ohun mẹ́fà tí a ti mẹ́nu kan. Ìkíní ni wípé a ní láti kọ́kọ́ gba ọ̀rọ̀ Ọlọ́run, ìlérí Ọlọ́run. Ìkejì ni pé a ní láti gba ọ̀rọ̀ Ọlọ́run kí a gbà á gbọ́, kí a ṣàṣò lórí rẹ̀, kí ọ̀rọ̀ Ọlọ́run yìí kí ó di ọ̀rọ̀ tiwa, kí ó jẹ́ wípé nígbà wàhálà, nígbà ìpọ́njú, nígbà ìní, nígbà ẹ̀sàn, ọ̀rọ̀ Ọlọ́run tí a ti tòjọ sínú ọkàn wa ni yóò máa jáde lẹ́nu wa, yóò sì jẹ́ ọ̀rọ̀ ìgbàgbọ́. Ìkẹta, kí a rí wípé bí a ti ń sọ̀rọ̀ yìí jáde, kí a máa rí wípé a ń retí ìmúṣẹ ọ̀rọ̀ náà, nítorí ọ̀rọ̀ tí ó ti ẹnu Olúwa jáde kì yóò lọ láìṣe. Ìkẹrin, kí a dúró lórí ọ̀rọ̀ náà. Bí àwọn mìíràn, bí wọ́n tilẹ̀ ń já wa ní koro, bí wọ́n tilẹ̀ ń ṣe iyèméjì ọ̀rọ̀ náà, bí wọ́n tilẹ̀ ń sọ wípé rárá kò lè ṣeé ṣe bẹ́ẹ̀, kí a dúró lórí ọ̀rọ̀ Ọlọ́run. Ìkarùn-ún, kí a má ṣe ṣiyèméjì bí ó tilẹ̀ dàbí ẹni wípé nǹkan náà falẹ̀ díẹ̀, bí ó tilẹ̀ dàbí ẹni wípé ọ̀rọ̀ yìí a kò tètè mú u ṣẹ, kí a rí wípé a mọ̀ wípé Ọlọ́run kì í ṣèké, yóò mú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ. Ìkẹfà, kí a rí wípé bí àwọn tí ó tilẹ̀ wà nítòsí wa, bí wọ́n tilẹ̀ ń jiyàn ọ̀rọ̀ náà, tí wọ́n sì ń sọ̀rọ̀ àìgbàgbọ́, kí a má jẹ́ kí ìyànjíjà tiwọn àti àìgbàgbọ́ tiwọn kí ó bomi pa ìgbàgbọ́.

0: ọ̀tí wa kí a rí wípé a gbàgbọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run bí a bá ṣe bẹ́ẹ̀ ó dájú wípé agbára yóò wà nínú ọ̀rọ̀ wa gẹ́gẹ́ bí agbára ti wà nínú ọ̀rọ̀ àwọn wòlíì nígbàánì jẹ́ kí a wò ó nínú Máàkù orí ìkọkànlá Máàkù orí ìkọkànlá láti ẹsẹ̀ ìkejìlélógún Jésù sì dáhùn ó sì wí fún un pé ẹní ìgbàgbọ́ sí Ọlọ́run ẹní ìgbàgbọ́ sí Ọlọ́run ṣé àwọn ojúṣe rẹ nínú ẹbí ni ó dàbí ẹrù wúwo tí ó ń wọ̀ Ọlọ́run ni ẹní ìgbàgbọ́ sí Ọlọ́run ṣé àìsàn ni ó ń fi ara rẹ ṣe ibùgbé tí ó dàbí ẹni wípé ìrora pọ̀ jù fún ọ ẹní ìgbàgbọ́ sí Ọlọ́run ṣé ó dàbí ẹni wípé àìní àti ìpọ́njú ni ó ń bá ọ jà ẹní ìgbàgbọ́ sí Ọlọ́run ṣé níbi iṣẹ́ ni wọ́n ti kó tì ọ́ tí wọ́n sọ wípé iṣẹ́ yóò bọ́ lọ́wọ́ rẹ ẹní ìgbàgbọ́ sí Ọlọ́run ṣé wọ́n rìn ọ́ mọ́lẹ̀ lójú oorun ni àbí wọ́n ń pọ́n ọ lójú oorun àbí àwọn ẹ̀mí kẹ́mi ni wọn ò jẹ́ kó gbádùn ni ó ń rò wípé báwo ni ó ṣe bọ́ lọ́wọ́ àwọn nǹkan wọ̀nyìí ó ní ohun kan ni kí o ṣe ní ìgbàgbọ́ sí Ọlọ́run ìbàjẹ́ láàárọ̀ ìbàjẹ́ lọ́sàn-án ìbàjẹ́ ní àṣálẹ́ ní ìgbàgbọ́ sí Ọlọ́run ìbàjẹ́ ní ìlú tàbí ní ìletò ní ìgbàgbọ́ sí Ọlọ́run ìbàjẹ́ láàrin àwọn ọ̀rẹ́ tàbí láàrin àwọn ọ̀tá ó dàbí ẹni pé àwọn ọ̀tá ló sowọ́ papọ̀ tí wọ́n ń sọ wípé wọn ò ní jẹ́ kí o lọ sí iwájú wọn ò ní jẹ́ kí o ní ìtẹ̀síwájú ní ìgbàgbọ́ sí Ọlọ́run àyíkáyè ipòkípò tí o bá bá ara rẹ nínú ẹbí ni láàrin àwọn ọ̀rẹ́ ni níbi iṣẹ́ ni níbikíbi tí o bá wà àyíkáyè tí o bá bá ara rẹ ohun kan ló lè ṣe kí o lè ní kí o lè borí àwọn ọ̀tá kí o lè borí àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ń ṣẹlẹ̀ ní àyíká rẹ ohun kan náà nìyí pé ní ìgbàgbọ́ sí Ọlọ́run wo ẹsẹ̀ ìkẹtàlélógún nítò lóòótọ́ ni mo wí fún yín ẹnikẹ́ni tí ó bá wí fún òkè yìí ṣídìí kí o sì bọ́ sínú òkun kí tí kò bá sì ṣiyèméjì lé ọkàn rẹ̀ ṣùgbọ́n tí ó bá gbàgbọ́ pé ohun tí òun wí yóò ṣe yóò rí bẹ́ẹ̀ fún un níhìn-ín ni Jésù Kristì ń sọ wípé àṣẹ kan náà tí ó wà lẹ́nu àwọn wòlíì nígbàánì àṣẹ yìí lè wà lẹ́nu ẹnì kọ̀ọ̀kan wa ṣé o mọ̀ wípé àṣẹ wòlíì ni à ń kà níhìn-ín tí ó ń sọ wípé ẹnikẹ́ni tí ó bá wí fún òkè yìí pé ṣídìí kí o sì bọ́ sínú òkun tí kò bá sì ṣiyèméjì nínú ọkàn rẹ̀ tí ó sì gbàgbọ́ pé ohun tí òun wí yóò ṣe ó ní yóò rí bẹ́ẹ̀ fún bí o bá wo ìgbésí ayé Mose èyí la rí ní ìgbésí ayé Mose bí o bá wo ìgbésí ayé Joshua èyí la rí ní ìgbésí ayé Joshua bí o bá wo ìgbésí ayé Elijah tàbí Elisha tàbí Danieli tàbí Ezekiel Isaiah Jeremiah ohun kan yìí ni a rí ní ìgbésí ayé wọn wípé bí wọ́n bá ti sọ ọ̀rọ̀ kan gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Ọlọ́run fi sí wọn lẹ́nu wípé wọn kì í ṣiyèméjì wọn a gbàgbọ́ wípé nǹkan yìí yóò rí bẹ́ẹ̀ Jésù ń sọ fún wa wípé ẹnì kọ̀ọ̀kan wa a lè ní àṣẹ àti agbára ìsọtẹ́lẹ̀ tí àwọn wòlíì gbàánì wípé bí àìsàn bá wà gẹ́gẹ́ bí òkè níwájú wa bí àìní bá wà gẹ́gẹ́ bí òkè níwájú wa bí àwọn ọ̀tá bá wà gẹ́gẹ́ bí òkè níwájú wa bí àṣe ìrí bá wà gẹ́gẹ́ bí òkè níwájú wa bí àgbàna bá wà gẹ́gẹ́ bí òkè níwájú wa bí ohunkóhun gẹ́gẹ́ bí ìṣòro bí ó bá wà gẹ́gẹ́ bí òkè níwájú wa wípé a lè sọ fún òkè yìí pé ṣídìí kí a sì gbàgbọ́ kí a má ṣe iyèméjì wípé yóò sì rí bẹ́ẹ̀ wẹ́sẹ̀ 24 nítorí náà mo wí fún yín ohunkóhun tí ẹ̀yin bá tọrọ nígbà tí ẹ bá ń gbàdúrà ẹ gbàgbọ́ pé ẹ ti rí wọn gbà náà yóò sì rí bẹ́ẹ̀ fún yín èyí ni ìlérí Ọlọ́run fún wa ó ní nítorí bẹ́ẹ̀ ohunkóhun tí ẹ̀yin bá ń bèèrè nígbà tí ẹ̀yin bá ń gbàdúrà ẹ gbàgbọ́ wípé ẹ ti rí wọn gbà náà yóò sì rí bẹ́ẹ̀ fún yín ṣé ìgbàlà ló ń bèèrè ni o fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ gbàgbọ́ bí o bá ti gbàdúrà tán ìsọdimọ́ ló ń bèèrè ni gbàgbọ́ bí o bá ti sọ fún Ọlọ́run àbí agbára ẹ̀mí mọ́ látòkè wá ló ń bèèrè lọ́wọ́ Ọlọ́run gbàgbọ́ bí o bá ti sọ fún Ọlọ́run àbí àìsàn ló wà lágọ̀ọ́ ara rẹ tí ó ń fẹ́ kí Ọlọ́run kí ó mú kúrò gbàgbọ́ ó sàtì wípé èmi ni Olúwa tí mú yín lára dá ó ní àdúrà ìgbàgbọ́ yóò sì wo aláìsàn náà sàn ó ní bí ó bá ti dẹ́ṣẹ̀ a ó sì dáríjì ó ní àdúrà olódodo ó lágbára púpọ̀ gbàgbọ́ bí ó bá ti gbàdúrà ó ní àmì wọn yóò máa bá àwọn tó gbàgbọ́ lọ lórúkọ mi wọn ó máa lé ẹ̀mí èṣù jáde lórúkọ mi ó ní wọn bá mu ohun olóró kan kì yóò pa wọn lára wọn ó gbọ́wọ́ lé aláìsàn ara wọn yóò sì dá bí o bá ti gbàdúrà ó yẹ kí o gbàgbọ́ ó ní o sọ fún wa jẹ́ kí n tún kà á sí ọ létí lẹ́ẹ̀kan sí i nítorí náà mo wí fún yín ohunkóhun tí ẹ̀yin bá tọrọ nígbà tí ẹ bá ń gbàdúrà ẹ gbàgbọ́ pé ẹ̀yin ti rí wa gbà náà ẹ̀yin ti rí wọn gbà náà ó ní yóò sì rí bẹ́ẹ̀ fún yín nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a dìde dúró ó yẹ kí a sọ fún ọlọ́run wípé à ń fẹ́ nǹkan báyìí tàbí nǹkan báyìí ni bóyá ìgbàlà ló ń fẹ́ ni ìsọ̀rímọ́ ló ń fẹ́ ni agbára ẹ̀mí ọlọ́run ló ń fẹ́ ni ìpèsè ló ń fẹ́ ni àbí òun fẹ́ gbéyàwó ni o sì mọ ẹni tó fẹ́ ó ń béèrè lọ́wọ́ ọlọ́run ó ń fẹ́ lọ́kọ ni tàbí o ti ní ẹbí o sì tí ì bímọ ó yẹ kí o sọ fún ọlọ́run wípé òun fẹ́ nǹkan wọ̀nyí ó ní ohunkóhun tí ẹ̀yìn bá béèrè bí ẹ bá gbàgbọ́ ẹ ó rí ògo olúwa bí ẹ bá gbàgbọ́ ẹ ó rí ògo olúwa rántí wípé jẹ́ kí ìlérí ọlọ́run kí ó wà nínú ọkàn rẹ jẹ́ kí ìlérí ọlọ́run kí ó dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú ọkàn rẹ gba ọ̀rọ̀ yìí gbọ́ tọkàntọkàn bí kò tilẹ̀ yí ọ bí ó ti lè bí yóò ti ṣeé ṣe gba ọ̀rọ̀ yìí gbọ́ tọkàntọkàn kí o sì máa retí ìmúṣẹ rẹ̀ nítorí pé ọlọ́run tí ó ṣèlérí kì í ṣèké gba ọ̀rọ̀ yìí gbọ́ bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn òjiyàn àwọn òpùrọ́ àwọn tí ń ṣe méjì wọ́n wà ní àyíká rẹ wọ́n sì ń sọ fún ẹ pé bóyá kò lè ṣeé ṣe gbàgbọ́ ó rí ògo olúwa ní ìgbésí ayé rẹ bí o bá ti ń béèrè ohun yìí lọ́wọ́ olúwa kí o gbàgbọ́ kí o sì máa yin olúwa lógo ó rí wípé ìṣẹ́gun yóò jẹ́ tìrẹ.
1: Yeah.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Iṣẹ́ àwọn apostoli, orí ìkẹrìndínlógún, ó sì wá sí Dábé òun Lísra, sì kíyèsí ọmọ ẹ̀yìn kan wà níbẹ̀ tí a ń pè ní Timotiu, ọmọbìnrin kan tí í ṣe Jù tí ó gbàgbọ́, ṣùgbọ́n Eléni ni bàbá rẹ̀, ẹni tí a ròyìn rẹ̀ rere lọ́dọ̀ àwọn arákùnrin tí ó wà ní Lísra àti Ikonioni. Òun ni Paul fẹ́ kí ó bá òun lọ, ó sì mú un, ó sì kọ́ ní ilà, nítorí àwọn Jù tí ó wà ní agbègbè wọn ni. Nítorí gbogbo wọn mọ̀ pé Eléni ni bàbá rẹ̀, bí wọ́n sì ti ń la àwọn ìlú lọ, wọ́n ń fi àwọn àṣẹ tí a ti pinnu lé wọn lọ́wọ́ láti máa pa wọ́n mọ́ láti ọ̀dọ̀ àwọn apóstélì àti àwọn àgbàgbà wá tí ó wà ní Jerusalemu. Bẹ́ẹ̀ ni àwọn ìjọ sì fẹsẹ̀ múlẹ̀ ní ìgbàgbọ́, wọ́n sì ń pọ̀ sí ní iye lójoojúmọ́. Wọ́n sì la ẹkùn Frigia já àti Galatia tí a ti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́ kọ̀ fún wọn láti sọ ọ̀rọ̀ náà ní Asia. Nígbà tí wọ́n dé ọ̀kan kan Misia, wọ́n gbé ewò láti lọ sí Bitinia, ṣùgbọ́n ẹ̀mí Jésù kò gbà fún wọn. Nígbà tí wọ́n sì kọjá lẹ́bàá Misia, wọ́n sọ̀kalẹ̀ lọ sí Troasi. Ìran kan sì hàn sí Pọ́ọ̀lù ní òru, ọkùnrin kan ra Makedonia dúró, ó sì ń bẹ̀ wípé rí kọjá wá sí Makedonia kí o sì ràn wá lọ́wọ́. Nígbà tí ó sì ti rí ìran náà, lọ́gán àwa múra láti lọ sí Makedonia, a sì gbà pé Olúwa ti pè wá láti wàásù ìrere fún wọn. Nítorí náà nígbà tí àwa ṣíkọ̀ ní Troasi, a bá ọ̀nà tààrà lọ sí Samothrakia ní ìjọ kejì, a sì dé ní Apoli. Láti ibẹ̀ àwa sì lọ sí Filipi tí í ṣe ìlú Makedonia, olú ìlú ìhà ibẹ̀, ìlú lábẹ́ Rumani. Àwa sì jókòó ní ìlú yìí fún ìjọ mélòó kan. Lọ́jọ́ ìsinmi àwa sì jáde lọ sí ẹ̀yìn odi ìlú náà lẹ́bàá odò kan, níbi tí a rò pé ibi àdúrà wà. Àwa sì jókòó, a sì bá àwọn obìnrin tí ó péjọ sọ̀rọ̀, àti obìnrin kan tí orúkọ rẹ̀ jẹ́ Lidia, Elése Àlùkò, ará ìlú Tiatira, ẹni tí ó ń sin Ọlọ́run. Ó gbọ́ ọ̀rọ̀ wa, ọkàn ẹni tí Olúwa ṣí fetí sí ohun tí a ti ẹnu Pọ́ọ̀lù sọ. Nígbà tí a sì baptisí rẹ̀ àti àwọn ará ilé rẹ̀, ó bẹ̀ wá wípé bí ẹ̀yin bá kà mí ní olóòótọ́ sí Olúwa, ẹ wá sí ilé mi kí ẹ sì wọ̀ níbẹ̀. Ó sì rọ̀ wá, ó sì ṣe bí àwa ti ń lọ sí ibi àdúrà náà. Ọmọbìnrin kan tí ó ní ẹ̀mí àfọ̀ṣẹ́ pàdé wa, ẹni tí ó fi àfọ̀ṣẹ́ mú èrè púpọ̀ fún àwọn Olúwa rẹ̀ wá, òun náà ni ó ń tọ Pọ́ọ̀lù àti àwa lẹ́yìn. Ó sì ń kígbe wípé àwọn ọkùnrin wọ̀nyí ni ìránṣẹ́ Ọlọ́run ọ̀gá ògo tí ń kéde ọ̀nà ìgbàlà fún yín. Ó sì ń ṣe èyí ní ọjọ́ púpọ̀. Ṣùgbọ́n nígbà tí inú Pọ́ọ̀lù bàjẹ́ tí ó sì yí padà, ó wí fún ẹ̀mí náà pé mo pàṣẹ fún ọ ní orúkọ Jésù Kristì kí o jáde kúrò lára rẹ̀. Ó sì jáde ní wákàtí kan náà. Nígbà tí àwọn Olúwa rẹ̀ sì rí pé ìgbẹ́kẹ̀lé èrè wọn pin, wọ́n mú Pọ́ọ̀lù wọn sílà, wọ́n sì wọ́ wọn lọ sí ọjà tọ àwọn ìjòyè lọ. Nígbà tí wọ́n sì mú wọn tọ àwọn onídàájọ́ lọ, wọ́n wí pé àwọn ọkùnrin wọ̀nyí ti ṣe Jù, wọ́n ń yọ ìlú wa lẹ́nu jọjọ, wọ́n sì ń kọ́ni ní àṣà tí kò yẹ fún wa, àwọ ẹni tí í ṣe ará Róòmù, láti gbà àti láti tẹ̀lé. Ọ̀pọ̀ ènìyàn sì jùmọ̀ dìde sí wọn. Àwọn olórí àlùfáà sì fà wọ́n ní aṣọ ya, wọ́n sì pàṣẹ pé kí a fi ọ̀gọ lù wọ́n. Nígbà tí wọ́n sì lù wọ́n púpọ̀, wọ́n sọ wọ́n sínú túbú, wọ́n kìlọ̀ fún onítúbú kí ó pa wọ́n mọ́ dáradára. Nígbà tí ó gbọ́ irú ìkìlọ̀ bẹ́ẹ̀, ó sọ wọ́n sínú túbú ti inú lọ́hùn, ó sì kan àbàmọ́ wọn ní ẹsẹ̀. Ṣùgbọ́n láàrin ọ̀gànjọ́, Pọ́ọ̀lù òun sílà ń gbàdúrà, wọ́n sì ń kọrin ìyìn sí Ọlọ́run. Àwọn ará túbú sì ń tẹ́tí sí wọn. Lójijì, ìṣẹ̀lẹ̀ ńlá sì ṣẹ̀, tó bẹ́ẹ̀ tí ìpìlẹ̀ ilé túbú mì tìtì. Lọ́gán, gbogbo ilẹ̀kùn sì ṣí, ìdè gbogbo wọn sì tú sílẹ̀. Nígbà tí onítúbú sì tají, tí ó sì rí pé àwọn ìkẹkùn túbú ti ṣí sílẹ̀, ó fa ìdá rẹ̀ yọ, ó sì fẹ́ pa ara rẹ̀, ó ṣe bí àwọn ará túbú ti sá lọ. Ṣùgbọ́n Pọ́ọ̀lù kọkàrá wípé má ṣe pa ara rẹ̀ lára nítorí gbogbo wa ń bẹ níhìn yìí. Nígbà tí ó sì béèrè iná, ó bẹ́ sínú ilé, ó ń wárìrì, ó wólẹ̀ níwájú Pọ́ọ̀lù òun sílà, ó sì mú wọn jáde, ó ní alàgbà, kí ni kí èmi kí ó ṣe kí n lè là? Wọ́n sì wí fún un pé gba Jésù Kristì Olúwa gbọ́, a ó sì gbà ọ́ là, ìwọ àti àwọn ará ilé rẹ̀ pẹ̀lú. Wọ́n sì sọ ọ̀rọ̀ Olúwa fún un àti fún gbogbo àwọn ará ilé rẹ̀. Ó sì mú wọn ní wákàtí náà ní òru, ó wẹ ọgbẹ́ wọn, a sì baptisí rẹ̀ àti gbogbo àwọn ènìyàn rẹ̀ lójú kan náà. Ó sì mú wọn wá sí ilé rẹ̀, ó sì gbé oúnjẹ kalẹ̀ níwájú wọn. Ó sì yọ gidigidi pẹ̀lú gbogbo àwọn ará ilé rẹ̀ nítorí ó gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́. Ṣùgbọ́n nígbà tí ilẹ̀ mọ́, àwọn onídàájọ́ rán àwọn ọlọ́pàá pé dá àwọn ènìyàn wọn ní sílẹ̀. Onítúbú sì sọ ọ̀rọ̀ náà fún Pọ́ọ̀lù wípé àwọn onídàájọ́ ránṣẹ́ pé kí á dá yín sílẹ̀, ǹjẹ́ ní ìsinsìnyí ẹ jáde kí ẹ sì máa lọ ní àlàáfíà. Ṣùgbọ́n Pọ́ọ̀lù wí fún wọn pé wọ́n lù wá ní gbangba, wọ́n sì sọ wá sínú túbú ní àìjẹ̀bi àwọn ẹni tí í ṣe ará Róòmù. Ní ìsinsìnyí wọ́n sì fẹ́ tì wá jáde ní kọ̀kọ̀, a gbẹ́dọ̀, ṣùgbọ́n kí àwọn tìkára wọn wá mú wa jáde. Àwọn ọlọ́pàá sì sọ ọ̀rọ̀ wọ̀nyí fún àwọn onídàájọ́, ẹ̀rú sì bà wọ́n nígbà tí wọ́n gbọ́ pé ará Róòmù ni wọ́n. Wọ́n sì wá, wọ́n ṣìpẹ̀ fún wọn, wọ́n sì mú wọn jáde, wọ́n sì bẹ̀ wọ́n pé kí wọn kí ó jáde kúrò ní ìlú náà. Wọ́n sì jáde nínú túbú, wọ́n sì wọ ilé Lidia lọ. Nígbà tí wọ́n sì ti rí àwọn arákùnrin, wọ́n tù wọ́n nínú, wọ́n sì jáde kúrò.
2: ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, a dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ tún mú wa wá síwájú yín lónìí. A dúpẹ́ fún ohun tí ẹ ti ṣe fún wa nípasẹ̀ Jésù Kristì tí ó kú fún wa ní orí igi àgbélébò. À ń bẹ̀bẹ̀ wípé lójoojúmọ́ ni a máa fi ọkàn ìmoore àti ọpẹ́ hàn níwájú yín ní orúkọ Jésù. Àti wípé kí ìgbésí ayé wa àti ohun gbogbo tí a ń ṣe kí ó fi hàn wípé a jẹ́ ẹni tí ó moore. Bí a ti wá lónìí láti kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ yín, à ń bẹ̀ yín lẹ́ẹ̀kan sí i wípé kí ẹ wá kọ́ wa. Wípé kí ẹ jẹ́ kí àwọn ìkókó tí ó wà nínú ọ̀rọ̀ yìí kí ó wá sí ọkàn wa, kí ó sì jẹ́ ohun tí a mọ̀ dájú lórúkọ Jésù. Ẹ tọ́ wa lé ọ̀nà ìrere. Ẹ ṣàánú fún wa pẹ̀lú. Ẹ ṣe wa níyè láti lè kọ́ ẹ̀kọ́ yìí ní àkọ́yé ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa ní Epístélè ti Pọ́ọ̀lù Apọ́stélè sí àwọn ará Kólósè. Lónìí, a ń kẹ́kọ̀ọ́ nínú Kólósè orí kìíní láti ẹsẹ̀ ìkejìlá títí dé ẹsẹ̀ ìkẹrìnlá. Kí a máa dúpẹ́ lọ́wọ́ Bàbá, ẹni tí ó mú wa yẹ láti jẹ alábápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀, ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn, tí ó sì ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀, nínú ẹni tí àwa ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀ àní ìdáríjì ẹ̀ṣẹ̀. Àwọn ẹsẹ̀ mẹ́ta yìí ni yóò jẹ́ ìpìlẹ̀ fún ẹ̀kọ́ tí a fẹ́ kọ́ lónìí. Bí o bá wo ẹsẹ̀ ìkẹsàn sí ẹsẹ̀ ìkọkànlá, ó ń sọ nípa àdúrà gbígbà. Níbi àdúrà gbígbà yìí ni ó ti ń sọ nípa bí a ṣe ń bẹ̀bẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run fún àwọn ohun tí a ní nílò ní ìgbésí ayé wa. Lónìí, ní ẹsẹ̀ ìkejìlá sí ẹsẹ̀ ìkẹrìnlá, ó ń sọ nípa ti ìdúpẹ́. Ìkókó ọ̀rọ̀ wa yóò dúró lórí àwọn ìdí ọpẹ́, ìṣèpẹ̀ àti ọpẹ́ ní àwọn ohun tí ó ṣe pàtàkì nínú àdúrà tí Pọ́ọ̀lù gbà fún àwọn ará Kólósè. Bí àwa pàápàá sì ti ń kẹ́kọ̀ọ́ nípa àdúrà, ó yẹ kí a mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí jẹ́ ohun méjì tí ó ṣe kókó nínú àdúrà wa. Ìkíní, ó yẹ kí a mọ̀ wípé ó yẹ kí a ní ọkàn ọpẹ́ sí Ọlọ́run. Ìkejì, kí a sì tún fi àwọn ẹ̀bẹ̀ àdúrà wa wá síwájú Ọlọ́run. Bí o bá wo ìwé mímọ́ dáradára, tí o bá sì ní ìmọ̀ tí ó péye nípa àdúrà gbígbà, yóò yí ọ wípé ohun méjì wọ̀nyí ṣe pàtàkì. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, jẹ́ kí n tọ́ka sí ẹsẹ̀ Bíbélì bí méjì fún ọ ní Fílípì orí kẹrin ẹsẹ̀ ìkẹfà. Ẹ má ṣe àníyàn ohunkóhun, ṣùgbọ́n nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́, ẹ máa fi ìbéèrè yín hàn fún Ọlọ́run. Ó sọ fún wa wípé kí a jẹ́ kí àdúrà wa kí ó jẹ́ pẹ̀lú ẹ̀bẹ̀ àti ìdúpẹ́. Lápá kan, a ń bẹ̀bẹ̀, a ń ṣìpẹ̀ wípé kí Ọlọ́run kí ó ṣe ohun kan fún wa. Ní apá kejì, a tún ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn ohun tí ó ti ṣe fún wa ṣáájú. Nínú Tímótì kìíní orí kejì, láti ẹsẹ̀ ìkíní, nítorí náà mo gbà yín níyànjú ṣáájú ohun gbogbo pé kí a máa bẹ̀bẹ̀, kí a máa gbàdúrà, kí a máa ṣèpẹ̀ àti kí a máa dúpẹ́ nítorí gbogbo ènìyàn. Bí ó ti ń sọ nípa àdúrà gbígbà, nípa ìṣèpẹ̀ àti ẹ̀bẹ̀, bẹ́ẹ̀ ni ó ń sọ nípa kí a máa dúpẹ́ nínú àdúrà wa fún gbogbo ènìyàn. Ó yẹ kí a máa fi ọpẹ́ fún Ọlọ́run nínú ìbánisọ̀rọ̀ wa. Bí a ti ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn aládùúgbò tàbí àwọn ojúlùmọ̀ tàbí ọ̀rẹ́ wa, ó yẹ kí a máa fi ọkàn ọpẹ́ hàn sí Ọlọ́run. Nínú orin tí a ń kọ, yálà àwọn orin ègbè kéékèèké tàbí àwọn orin mìíràn tí a ń kọ, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àti pàápàá jùlọ nínú àdúrà wa ní ìgbà gbogbo, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Èyí ni àwọn ẹsẹ̀ Bíbélì púpọ̀ ni wọ́n gbè lẹ́sẹ̀ fún wa wípé nígbà gbogbo nínú ohunkóhun àti ní àyíkáyè tí a bá bá ara wa, ó yẹ kí a máa fi ọkàn ìdúpẹ́ hàn. fun Olowa. E je ki a wo orin Dafidi ori kokandinlaadorin. Orin Dafidi ori kokandinlaadorin. Ese ogbon si ese ogbon o lekan. Emi o fi orin yin oruko Olorun. Emi o se fi ope gbe oruko re ga. Eyi pelu ni yo wo Olowa ju oda maalu ati akọ maalu lo ti o ni iwo ati bata ese. Ohun ti Olorin Dafidi n so fun ani we pe ope si Olorun, iyin si Olorun nipa gbigbe oruko re ga ninu orin iyin we pe eyi ju ebo ti awon omo Israeli ti won ru ni akoko aye won. Ninu Heberu ori ketala ese kedogun le ati n gba wa ni iyanjo we pe o ye ki a ma dupe ni igba gbogbo ninu oro ti a n so lenu si awon aladogbo wa. Heberu ori ketala ese kedogun nje nipasẹ re e je ki a ma ru ebo iyin si Olorun ni igba gbogbo. Eyi ni ni eso ete wa. Eyi ni ni eso ete wa tin jewo oruko re. Awon nkan wonyi ni o mu da wa loju wepe ase Olorun ni wepe o ye ki a ma dupe lowo Olorun ni igba gbogbo. Bi a se pa ase yi fun wa o ye ki o ye wa wepe apere ti a ni ninu Bibeli ni wepe ope wa ko gbodo mo ninu ijo nikan soso. O ye ki a ma dupe lowo Olorun ni ikoko ki a sun ma dupe lowo Olorun ni gbangba. O Danieli ori kefa ese kokanla ki a wo bi Danieli yi bi o se n dupe lowo Olorun ni ikoko ninu adura re. Danieli ori kefa ese kokanla nigbati Danieli si ti mo pe akọ iwe na tan o wo ile re lo. O si si oju oferese yara re sile si ha Jerusalemu. O kunle le kun re ni igba meta lojo o gbadura. O si dupe ni waju Olorun re gege bi oyin ti se nigba ti jori. Eyi je iwa ati asa ti Daniel fi kora wipe nigba gbogbo lojojumo ni koko ninu yara re wipe ohun yo ma dupe lowo Olorun nigba gbogbo. Eni o je apere fun awa pelu wipe bi a ba so wipe a je eni ti o gba Olorun gbo. Bi a ba so wipe a je eni ti o ri ore ofe ni waju Olorun o ye ki awa paapaa ki a ma dupe lowo Olorun ni igba gbogbo. Mo ti si eyi fun o ninu orin ninu Danieli wepe ni ikoko o ye ki a ma dupe lowo Olorun. Je ki a wo wepe ni gbangba pelu o ye ki a ma dupe lowo Olorun. Eyi ni ni ninu ijo awon eniyan mimo nigba ti a ba wa si ilesin ti a se fi akoko sile fun wa o ye ki a le duro niwaju awon eniyan Olorun lati dupe lowo Olorun. Ninu orin Dafidi ori 15 ese 18 orin Dafidi ori 15 ese 18 o we pe emi o sope fun o ninu ajo nla emi o ma yin o li awojo opo eniyan. Dafidi n so fun a wipe ko si ohun ti o ti ohun loju lati jewo agbara Olorun lati so fun gbogbo awon ijo eniyan nla wipe Olorun sore fun ohun wipe ni gbangba ni ajo opolopo eniyan ohun a fi emi ore ati ope han si Olowa. Bi a ti n so nipa pe ki a ma dupe lodo Olorun nigba gbogbo o ye ki a ma fi ope fun Olorun fun ohun marun otooto. Ikini o ye ki a ma dupe lowo Olorun fun eni ti Olorun se wipe o je olooto wipe o je alaanu wipe o je eni mimo wipe o je eni ti a le feyinti ti ki yo jani tile. O ye ki a ma dupe lowo Olorun. Ikeji o ye ki a ma dupe nitori ise asepe ti Jesu Kristi se lori igi agbelebo lati fa wa sumo odo Olorun lati je ki awa ti a je ota Olorun tele tele ki a di eni ti o di omo Olorun lati je ki a ni ireti ayeraye. O ye ki a le ma dupe lowo Olorun nigba gbogbo fun ise asepe yi ti Kristi ti se fun wa. Iketa fun igbala wa fun idariji ese wa fun alaafia ti o fi se wa le okan fun wi pe o ti fun alagbara lati bori ese fun igbala pipe ati igbala kikun yi o ye ki a ma dope lowo olorun ikerin ni itesewaju awon elomiran yela nipa ti ara tabi nipa ti emi bi a ba ri awon elomiran ti won tesewaju nipa ti emi ti won goke agba nipa nkan ti emi tabi ti won ni lo sewaju nipa ti ara o ye ki a ma dope lowo olorun nitori ti won ikarun fun gbogbo ni igbese aye wa kekere tabi nla fun oje ti a nje fun alaafia ti o fun wa fun igbe aye ti o fun wa fun ireti orun ti o fun wa fun gbogbo o ye ki a ma dope lowo olorun ye ki a wo nkan woyi ni ikokan fun eni ti olorun e se o ye ki a ma dope lowo re ninu orin dafidi ori ogbon orin dafidi ori ogbon ese kerin korin si olowa eyin eniyan re mimo ki esin ma dupe ni iranti iwa mimo re o wi pe bi a ba ti ranti iwa mimo olorun bi a ba ti ranti wi pe ohun ki seke bi a ba ti ranti wi pe o je olooto si awon ileri ti o ti se fun wa o ye ki a ma fi ope fun olorun ninu orin dafidi ori karun din ni ogorin ori karun din ni ogorin ese ikini olorun iwoli awa fi ope fun iwoli awa fi ope fun nitori oruko re somo to si ise iyanu re fi han bi ati ri wi pe bi ati npe olorun wi pe o ngbo ti wa eyi si fi han wi pe ko jina rere si wa wi pe o somo to si nitori wi pe ani idani loju wi pe olorun somo to si wa ati nitori ise iyanu re ti o nfi han ni igba gbogbo laarin wa o ye ki a ma dupe lowo olorun ikeji fun ise asepe ti kristi se lori igi agbelebo wo korinti kini ori kedogun ese iketa din ni ogota sugbon ope ni fun olorun eni ti o fi isegun fun wa nipa oluwa wa Jesu Kristi eyi n so fun wa wipe nitori ohun ti Jesu se fun wa lori igi agbelebo ti o fun wa ni isegun lori ese isegun lori esu isegun lori aye o ye ki a ma fi okan ope ati imore han si olorun nigba gbogbo ninu korinti keji ori keji ese ikerinla sugbon ope ni fun olorun eni ti n yo ayo isegun lori wa nigba gbogbo ninu kristi ti o si n fi orun imo re han nipa wa nibi gbogbo ninu korinti keji yi kan naa ori kesan ese ikedogun ope ni fun olorun nitori ailesọ ebon re ope ni fun olorun nitori awon ebon re ti a ko le fenu sotan nitori ailegbe ebun ti a ri gba lodo olorun nipasẹ jesu kristi oluwa wa iketa mo wi pe o ye ki a ma dupe lowo olorun wi pe ki kan se wi pe jesu kristi ku lori igi agbelebo sugbon ere anfani iku jesu kristi lori igi agbelebo yi wi pe o je tiwa niti wi pe a ri idariji ese gba nitori wi pe a ti gba okan wa la nitori pe tabi ni idi eyi pe a ti ko oruko wa sinu iwe iye lorun o ye ki igbala ti a fun wa yi idari eji ese ti a ni yi o ye ki o ma je ki okan wa ru soke fun ope nigba gbogbo niwaju olorun ninu timothy kini ori kini lati ese ikejila timothy kini ori kini lati ese ikejila eyi ni a kan nipa paul ti o ranti igbala idari eji ese ti a fi fun ti o si n dupe lowo olorun mo dupe lowo eni ti o fun mi le agbara ani kristi jesu olowa olowa wa nitori ti o ka mi si olooto ni yiyan mi si ise re bi mo tile je aso blasphemy leekan ri ati oninu ni bini ati elewo eniyan sugbon mo ri anu gba nitori ti mo se li aimo ninu aigbagbo ore ofe olowa wa si po re koja pelu igbagbo ati ife ti nbe ninu kristi jesu otitole oro na o si ye fun itewogba pe Kristi Jesu wa se aye lati gba elese la ninu awon eni ti emi je pataki o so fun a wi pe nitori igbala ti a fun ohun nitori wi pe ati je ki ohun je alabapin ninu eborun ninu idariji ninu eje Jesu Kristi wi pe ohun fi ope okan okan ope ati imore han si Olorun ni igba gbogbo ikerin fun itesiwaju nipa ti emi awon elomiran fun itesiwaju nipa ti ara awon elomiran o ye ki a ma fi okan ope han si Olowa ni igba gbogbo ninu Tesalonika kini ori keji ese iketala Tesalonika kini ori keji ese iketala nitori eyi li awa se ndupe lowo Olorun pelu li esimi pe nigba ti eyin gba oro ti eyin gbo lodo wa ani oro Olorun eyin ko gba bi eni pe oro eniyan sugbon gege bi o ti je nito to bi oro Olorun eyi ti o sise gidigidi ninu eyin ti o gbagbo pelu nigba ti Paul apostoli ti o ri bi awon won yi se ntesiwaju ninu igbagbo o wi pe o ndupe lowo Olorun ikarun o ye ki a ma dupe lowo Olorun fun ohun gbogbo ati ninu ohun gbogbo Tesalonika kini ori karun ese ikeje dinlogun e ma dupe ninu ohun gbogbo e ma dupe ninu ohun gbogbo bi a ri ounje o ye ki a dupe bi o fun anise o ye ki a dupe bi o si dabi eni wi pe nkan ko tora won ni igbese aye wa o ye ki a wo awon ore ti Olorun se fun wa o ye ki a si ma dupe ni igba gbogbo ninu ohun gbogbo ati fun ohun gbogbo e ma dupe ninu ohun gbogbo nitori eyi ni ife Olorun ninu Kristi Jesu fun yin bi a ba wo Kolose ori kini eyi ti a n ko loni Paul so nkan merin ototo ti o ye ki a fi ma dupe bi o tile je wi pe nigba gbogbo ati ninu ohun gbogbo le o ye ki a ma dupe sugbon nigba ti o wo igbesi aye onigbagbo ti awon ara Kolose wonyi n gbe ti o si wo awon anfani ti ireti mo ba won o so ohun merin pataki ti o ye ki won ki o ma dupe fun ton pada lo si Kolose ori kini lati ese ikejila ki a ma dupe lowo baba eni ti o mu wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole eyi ni ohun kini ti Paul apostoli ti o so fun awon eniyan won yo pe o ye fun ope ikini nitori pe ati mu won ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole ohun ti a so fun ani we pe tele awon eniyan won yi gege bi elese ati gege bi keferi won ko ye won ko to lati je alabapin ninu ogun awon eniyan mimo sugbon nitori ise ti Jesu Kristi se lori igi agbelebo amu won ye lati je alabapin ninu ogun na nitori be o ye fun ope wo ese iketala ki o wo idi keji ti o ye ki a fi ma dupe lowo Olorun eni ti o ti gba wa kuro lowo agbara okunkun eyi ni idi keji we pe lese kese ti ati ba Jesu gbo agba wa kuro lowo agbara okunkun bi a ba tesiwaju ni ese yi kan na ti o si si wa nipo ninu sinu ijoba ayanfe omo re eyi ni idi keta ikerin wa ni ese ikerinla ninu eyi ti awa ni idande nipa eje re ani idariji ese o merin wonyi ni afesoro le lori nisisiyi ikini awon ogun ini wa ikeji idande wa iketa isipo pada wa ikerin irapada idande ati idariji wa wo ikini ogun ini wa ranti wipe ohun ti apostoli Paul nso fun ani wipe bi a ba je onigbagbo tooto ati ni ogun ini ninu Kristi ati je alabajopin ninu ogun yi pelu Jesu Kristi nitori eyi o ye ki a fi okan imore ati ope han fun Olowa ese ikejila ki a ma dupe lowo baba eni ti o mu wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole mo fe ki o sakiyesi awon oro kan ti o se pataki nihin o wi pe o mo waye o wi pe awon eniyan mimo le o ni ogun yi sugbon o mo waye lati le je alajopin tabi alabapin pelu awon eniyan mimo o wi pe awon eniyan mimo ti o rin ninu imole ikini o mo waye ikeji pelu awon eniyan mimo iketa awon eniyan mimo ti o rin ninu imole ranti wi pe awa ti a je keferi awa ti a je elese awa ti a je eni ti a sonu eni ti a tanu eni ti o jina rere si olorun tele tele a ko ye si ore ofe tabi ibukun olorun nitori pe iwe mo je ki o ye wa wi pe awa ti a je elese ni akoko ti a je elese yi a jina rere si olorun wo efeso ori keji efeso ori keji lati ese ikeji la pe le akoko na eyin wa le ani kristi e je ajeji si anfani awon oloto israeli ati alejo si awon majemu ileri ni laini ireti laini olorun le aye e je wi pe tele tele ki a to mo jesu tele tele ki a to ko ise wa sile tele tele ki a to bo lowo ise a ko ye si ogun awon eniyan mimo nitori wi pe aje alaini kristi aje ajeji si awon ibukun ati awon anfani awon oloto israeli aje alejo si awon majemu ileri asije alaini reti ati alaini olorun nitori be a ko ye tele tele bawo ni a wa se di eni ti o ye si ogun awon eniyan mimo ninu imole bi a se di eni ti o ye ni wi pe a we wa nu ninu eje jesu kristi bi a se di eni ti o ye ni wi pe jesu kristi ru ebi wa o ru ese wa o si ko awon ese wa lo bi ati wa si ese agbelebo ti a kunle ti a gbadura ti a so fun olorun wi pe a mo wi pe a o leto a o si ye si ibukun ati anfani ti olorun ti pese sile fun awon eniyan mimo nitori wi pe a je alaimo a je alaiye a je elegan a je eleri niwaju olorun a si je eni ti ise okunkun ati agbara okun ti o njoba ni igbese aye re nitori be a mo wi pe a ko ye sugbon nigba ti agba jesu kristi gbo nigba ti a jewo ise wa ti a ko sile nigba ti emi olorun ba emi wa jere wi pe a di omo olorun nigba yi gan ni o toka si wi pe a di eni ti o ye lati je alabapin ninu ogun awon eniyan mimo se o mo wi pe bi baba ba fe di ologbe bi o ba fe fi aye sile wi pe baba yi a bere si ni pin ogun sugbon a ki pin ogun fun alejo a ki pin ogun fun awon ota awon omo ti a bi lati inu wa jade le a ma pin ogun fun nigba ti a di eniyan mimo nigba yi gan le a di omo olorun nitori pe bi o ba se wa ni ipo ota olorun bi o ba wa ninu okunkun sibe sibe tabi bi o ba wa ninu awon ti o nse lodi si oro olorun o ko ni ogun tabi ni lodo olorun sugbon nigba ti a dari ese re ji o ti a fa o somo odo olorun nipasẹ iku jesu kristi nigba yi gan li o di alabapin ninu ogun awon eniyan mimo awon eniyan mimo wo le a nso nipa re awon ti a ti so won di aye so won di otun nipa iwenumo eje jesu kristi ranti wi pe eje jesu yi ni o we wa nu kuro ninu ese gbogbo wo johanu kini ori kini ese ikeje sugbon bi a wa ba rin ninu imole se ranti wi pe awon eniyan mimo ti a nso nipa re won je awon eniyan mimo ninu imole ni sugbon bi a wa ba rin ninu imole bi ohun ti n be ninu imole awa ni idapo pelu ara wa eje jesu kristi omo re ni we wa nu kuro ninu ese gbogbo eje jesu kristi omo re ni we wa nu kuro ninu ese gbogbo awon wonyi le a pe ni eniyan mimo eniyan oto awon ti o je omo olorun awon ti o rin ninu imole bi aban soni pa imole, o ye ki o ye wa upe imole ni edakeji okunkun. Bi abasin soni pa okunkun, ninu bibeli api okunkun we awon esin, eke ti o wa ninu aye. Bi o ba je wipe o wa ninu awon esin, eke ti o wa ninu aye yi, o ki ise ni ti o je eniyan mimo ninu imole, nitori wipe o ngbe ninu okunkun sibe sibe. Bi o ba si wa labe esin ro abe agbara isu o wa ninu okunkun sibe sibe bi ese ba wa ni igbese aye re o wa ninu okunkun sibe sibe o nti an so ni we pe bi a ba so we pe arin ninu imole lakoko o je we pe otito ihin rere imole ihin rere eko ododo ihin rere o ti farahan fun wa asi ti gba otito ati eko ihin rere eyi ti tan imole si okan wa nitori we pe oro re ni fitila si pa ese mi bi a ba ti gbo ihin rere ti a si ti jewo ihin rere yi ti a ti fi ara wa si abe isakoso eko ihin rere e je wi pe arin ninu imole ki se be ni kan soso bi a ba n fi ese we okunkun ani lati ma fi iwa mimo we imole bi eniyan ba wa ninu imole o je wi pe o ti gba otito ododo ihin rere o si je wi pe o rin ninu imole iwa mimo ka ese yi o gbagbo wi pe yo yi ojo be lo nisinsin yi ese ikejila ki a ma dupe lowo baba eni ti o mu wa ye aje alaye tele tele nisinsin yo ti o ti da oloju bi a se di eni ti o ye nitori iko Jesu Kristi fun wa eni ti o mu wa ye lati je alabapin ninu ogun awon omo ninu ogun awon eniyan mimo nitori wi pe ogun ko si fun ota ogun ko si fun eni ti o jina rere ogun ko si fun awon alejo sugbon eni ti o mu wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo awon eniyan mimo won yi nikan soso li o je omo olorun awon ti o rin ninu otito ihin rere ati ninu iwa mimo nipa ogun ti a je alabapin ninu re je ki a wo Romu ori kejo Romu ori kejo ese ikerindinlogun si iketadinlogun emi ti kara re le o n ba emi wa jeri pe omo olorun le awa ise emi ti kara re yi ni emi mimo emi ti kara re le o n ba emi wa jeri wi pe leyin igba ti a ti ko ise wa sile leyin igba ti a ti gbadura pelu ibinuje eni wa bi olorun leyin igba ti a ti ronupo ada ti a ti ko eyin si gbogbo awon ise wa ti a ti gba Jesu Kristi gege bi olowa ati olugba wa olugbala wa emi ti kara re le o n ba emi wa jeri lati igba naa wi pe omo olorun le awa ise nje bi a ba ti di omo wo ese iketadinlogun bi awa ba si je omo nje ajogun le awa ajogun olorun ati ajumo jogun pelu Kristi bi o ba se pe awa ba jiya bi o ba se pe awa ba jiya eyi ni awon enu ni bini ti yo dide se wa nitori wi pe adi omo olorun oni ki a le se wa logo pelu re adi ajumo jogun pelu Kristi nitori wi pe ati di omo olorun ranti wi pe gba ti a so pe adi omo olorun eyi je wi pe ati rin ninu imole ihin rere ati n gbe igbesi aye iwa mimo eyi ti o wu olorun ninu peteru kini ori kini peteru kini ori kini lati ese iketa olobukun le olorun ati baba Jesu Kristi olowa wa eni ti o tun wa bi gege bi opolopo anu re sinu ireti aye nipa ajinde Jesu Kristi kuro ninu oku wo n so wi pe eni ti o tun wa bi ibi titun yi ni a n pe ni idariji ese oni a n pe ni igbala bi a ti tun wa bi bi a ti dari ese wa je wa bi a ti fa wa sumo odo olorun nipa iku Jesu Kristi fun wa lori igi agbelebo eyi ni o je ki a di eni ti o n jogun ohun iyebiye iya eni pekun pelu omo olorun ese ikerin oni atun wa bi sinu ogun aidebaje ati ailabawon ati eyi ti ki sa ti a ti fi pamo le orun deyin eyin ti a n pamo ninu agbara olorun nipa igbagbo si igbala ti a mura lati fi han ni igba ikehin an so fun awe pe awon kan woyi won je ogun ini fun wa wo ese ise awon aposteli ori ogun ise awon aposteli ori ogun ese ikeji le logbon Genesis yi ara mo fi yin le olorun lowo ati oro ore ofe re ti o le gbe yin duro ti o si le fun yin ni ini eyi ni ni ogun laarin gbogbo awon ti a so di mimo o se wa laanu we pe awon ti won lo si ilesin ni ibi gbogbo opolopo won ni won ko gba isodi mimo iwa mimo iwa ododo iwa irekoja won ko gba nkan won ye gbo sugbon ti a so fun ninu awon oro olorun ti a ka won yi ni we pe awon ogun ti a ni lodo olorun awon anfani ti a ni lodo olorun won je ti awon ti a ti wo ese won nu awon ti a ti mo ese won koro awon ti a ti yi igbese aye won pada awon ti won ti di mimo o so wi pe a ti o si le fun won ni ini laarin gbogbo awon ti a ti so di mimo nitori be bi o ba je eni ti o nwa si ilesin sugbon ti o dabi eni we pe a ko ti idari ese re jio o ti bo lowo agbara ese ohun ti o ye ki o se ni kiakia ni wi pe ki o sato olorun lo ki o so fun olorun we pe o nfe idariji awon ese re bi olorun ba ti ndariji o beni yo ma mu agbara ese kuro ni igbese aye re yo si sese fun o lati rin ninu imole yo sese fun o lati wa ni mimo lati wa ni pepe ni waju olorun bi a ba n so nipa awon ogun ini bi a ba n so nipa awon anfani ti a ni lati odo olorun eyi ti paul n so fun a wi pe o ye ki a ma dope lori re o ye ki a mo wi pe awon ti won wa ninu ese sibe sibe won ko ni pin ninu awon ogun wonyi ninu corinthi kini ori kefa lati ese ikesan corinthi kini ori kefa lati ese ikesan eyin ko mo pe awon alaise oto ki yo jogun ijoba olorun eyin ko mo wi pe awon alaise oto won ki se omo olorun nitori be awon omo ki jogun lati odo baba awon ti ki se omo ki jogun lati odo baba eyin ko ha mo wi pe awon alaise oto won je ajeji si olorun nitori be awon ajeji ki yo jogun ijoba olorun ki a ma se tan yin je ki se awon agbere tabi awon aborisha tabi awon panshaga tabi awon alailera tabi awon ti n fi okunrin ba ara won je tabi awon ole tabi awon oloju kokoro tabi awon omuti tabi awon elegan tabi awon aloni lowo gba ni yo jogun ijoba olorun awon ese wonyi ni o n so fun wa lese lese awon ti ko ni ipin ninu ogun ini awon omo olorun awon ti ko ni ipin ninu ogun ini awon eniyan mimo ti n rin ninu imole o so fun wa ni ikokan o so nipa awon alaise oto awon agbere awon aborisha awon panshaga mo gbagbo we pe awon ede ti bibeli lo wonyi pe o ye o daradara o n so nipa awon alailera eyi ko so nipa eni ti o ni aisan lara o n so nipa awon ti n fi okunrin ba ara won je o n so nipa awon ti n rede oru o n so nipa awon ti won rin irinkurin awon ti won ni ife kufe ife gbogbona si awon aya elomiran tabi si awon odomobirin o n so nipa awon aloni lowogba pelu o n so nipa awon ole o n so nipa awon oloju kokoro awon omuti ati awon elegan ati opolopo bee bee lo wipe awon wonyi won ko ni ipin ninu awon ogun awon eniyan mimo kisi ni awon ogun ti a n so nipa re kini ogun ini awon ti yo wa pelu olorun awon ti won jogun pelu jesu kristi nitori ise ti o se ni ori igi agbelebo ikini iya ni pekun ikeji gbogbo awon ileri olorun ti a se ninu bibeli iketa ohun gbogbo le asofun awe pe won o jere re won o si jogun re lati odo olorun e je ki a lo si ohun ikeji ti o ye fun ope lodo olorun ki a pada si kolose ori kini kolose ori kini lati ese ikejila ki a ma dope lowo olorun nitori kini nitori we pe o mo wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole ati nitori kini o ye ki a fi ma dupe lodo Olorun eni ti o ti gba wa kuro lowo agbara okunkun eni ti o ti gba wa kuro lowo agbara okunkun bi a ba nso nipa agbara okunkun lese kese ti Adamu ati Epa ti won ti se si Olorun be ni agbara okunkun ti njoba lori gbogbo eniyan ti a bi saye nitori wepe ko si enikeni ninu ara ti o le bo lowo isu lowo agbara okunkun funra re eni a fi ma ri wepe gbogbo elese pata pata ni won wa labe agbara isu agbara okunkun o se se ki awon emewa awon onise isu awon omo ogun re ki won ki o ma se wahala tabi ki o ma fitina enikan eyi ni wipe awon eniyan woyi ko ti iba Jesu Kristi pade awon eniyan woyi a ko daabo bo won nipa eje Jesu Kristi awon eniyan woyi won ko ti ri imole ti o wa ninu ihin rere nitori be ni agbara okunkun se njoba lori won ko si sese fun eru esu eru ese eru agbara okunkun lati bo lowo esu ese ati aye ninu agbara ohun ti ka re nikan bi ko se wepe Olorun nikan soso le o ni agbara lati da wa sile wo Jeremiah ori kokan le logbon Jeremiah ori kokan le logbon ese kokan la nitori Oluwa ti tu Jacob sile o si ra pada li owo eni ti o li agbara ju lo nitori be je ki o ye wepe agbara okunkun je agbara ti o koja agbara eniyan wipe ko si enikeni ti o le gba ara re kuro lowo agbara okunkun nigbati ati se wahala titi nigbati ati gbianju lati bo lowo isu lowo ise lowo aye ati lowo agbara okunkun ti ko se se fun wa nigbaye gan le aran Jesu Kristi eni ti o ku fun wa nigbaye gan le aran Jesu Kristi eni ti o pi ara re rubo fun wa ki a ba le gba wa kuro lowo agbara okunkun igba yi gan ni anfani je ti wa nitori Oluwa ti tu o sile o si ti ra o pada lowo awon ti o li agbara ju o lo bi abawo Isaiah ori kokan dini adota Isaiah ori kokan dini adota lati ese ikerin le logun a le gba ikogun lowo alagbara bi tabi a le gba awon onde lowo awon eni ti won to fun sugbon bayi le Oluwa wi a o ti le gba awon onde kuro lowo awon alagbara a o si gba ikogun lowo awon eni eru nitori eni ti o n ba oja li emi o ba aja eni ti emi o si gba awon omo re la nigbati a ni igbala nigbati adari ese wa je wa nigba yi gan le agba wa kuro labe agbara okunkun aso fun a wi pe ko sese ni ese ikerin le logun yi fun agbara eda tabi agbara awa ti kara wa lati gbara wa sile ko lowo eni ti ato fun eni ti ato fun nitori ese wa ni esu eni ti ato fun ni eni yi to nje gaba lori wa sugbon ko sese fun wa lati bo kuro labe agbara re sugbon nitori Jesu Kristi ti o ko fun wa nitori wipe oni o ni agbara ju esu ju iku tabi ohun ko n lo o gba wa kuro lowo awon nkan wonyi ti o nje gaba lori wa wipe a gba wa sile kuro labe agbara okunkun ninu ise awon aposteli ori 24 ise awon aposteli ori 24 ese 18 lati la won le oju ki won ki o le yi pada kuro ninu okunkun si imole ati kuro lowo agbara satani si Olorun ki won ki o le gba idariji ese ati ogun pelu awon ti a so di mimo nipa igbagbo ninu Jesu igbagbo ninu mi o n so fun wa ni iwe pe bi ire ti n wole bẹẹni a n la wa loju bẹẹni okunkun n fo lọ bẹ́ẹ̀ni a sì ń mọ àwọn èrè àti àǹfààní tí a ní nínú ọlọ́run. Ó ní kí a lè là wọn lójú, ó ní kí a lè yí wọn padà kúrò nínú òkùnkùn sí ìmọ́lẹ̀ àti kúrò lọ́wọ́ agbára sàtánì sí ọlọ́run. Ó yẹ kí ó yẹ ọ wípé bí a bá ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jẹ ọ, bí a bá ti fún ọ ní ìgbàlà látòkè wá, bí ọlọ́run nípasẹ̀ Jésù Kristì bá ti ń jọba nínú rẹ, wípé a ti dá ọ ní ìdè, a sì ti gbà ọ kúrò lábẹ́ agbára sàtánì. Bí a bá wo Hebrew 2:2, ó ń sọ nípa nǹkan kan náà fún wa, nípa ìdáǹdè, nípa ìgbàlà, nípa ìtúsílẹ̀ tí a ní. Hebrew 2:14. Ǹjẹ́ níwọ̀n bí àwọn ọmọ ti ṣe alábàápín ara ohun ẹ̀jẹ̀, mo tún fẹ́ràn ọ létí lẹ́ẹ̀kan sí i, èyí kò sí fún àwọn ẹrú ẹ̀ṣẹ̀, èyí kò sí fún àwọn àjèjì, àwọn tí wọ́n jẹ́ àjèjì sí Kristì, àjèjì sí Ọlọ́run, èyí kò sí fún àwọn tí wọ́n wà nínú ẹ̀ṣẹ̀. Síbẹ̀síbẹ̀, ó ń sọ àwọn ohun ìní, àwọn ogún ìní, àwọn ohun tí àwọn ọmọ Ọlọ́run tí wọ́n ṣe àjọpín rẹ̀. Ǹjẹ́ níwọ̀n bí àwọn ọmọ ti ṣe alábàápín ara ohun ẹ̀jẹ̀, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni òun pẹ̀lú ti ṣe alábàápín nínú ọ̀kan náà, kí ó lè ti pa ikú, pa ẹni tí ó ní agbára ikú run. Èyí ni èṣù. À ń sọ fún wa wípé pẹ̀lú ikú tí Jésù Kristì kú lórí igi àgbélébò, wípé ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fún wa, ó fi ara rẹ̀ rúbọ fún wa. Ẹbọ tí Ọlọ́run gbà sí ẹbọ ìkẹyìn àti ẹbọ tí ó péye, wípé nípa ẹbọ yìí, nípa ohun tí Jésù Kristì ṣe fún wa yìí, ni a gbà wá sílẹ̀ kúrò lọ́wọ́ agbára èṣù, kúrò lọ́wọ́ ẹni tí ó ní agbára ikú, nítorí wípé ó ti pa agbára rẹ̀ run. Nínú ẹsẹ̀ 15, kí ó lè gba gbogbo àwọn tí ó fi ìtorí ìbẹ̀rù ikú wà lábẹ́ ìdè lọ́jọ́ ayé wọn gbogbo.

wípé ó wà lábẹ́ agbára Sàtánì, nítorí wípé àwọn tí wọ́n ti ní ìdáǹdè, àwọn tí wọ́n ti ní ìgbàlà, àwọn ni a gbà pátápátá kúrò lọ́wọ́ agbára òkùnkùn. Láti ní ìdáǹdè túmọ̀ sí wípé kí a yọ wá kúrò nínú ewu. Ó sì túmọ̀ sí wípé bí a ti ń yọ wá kúrò nínú ewu yìí, kí a fà wá mọ́ ọ̀dọ̀ ara Jésù Kristì. Nípa ìjìyà àti ikú Kristì, a ti já gbà kúrò lọ́wọ́ agbára òkùnkùn àti kúrò lọ́wọ́ àṣẹ òkùnkùn. Nígbà tí a di àtúnbí ni a ti dá wa ní ìdè kúrò lọ́wọ́ agbára òkùnkùn yìí. Báyìí a ní láti mọ ẹ̀tọ́ wa, kí a sì dúró lórí ẹ̀tọ́ wa, kí a sì máa tẹ̀síwájú pẹ̀lú ìṣẹ́gun. A ti wo ohun méjì tí ó yẹ fún ìdúpẹ́. Ìkíní ni wípé a ní ogún ìní pẹ̀lú Jésù Kristì. Ìkejì ni wípé a ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn. Ìkẹta, Kolose orí kìíní apá kejì ẹsẹ̀ ìkẹtàlá, tí ó sì ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Ó ṣí wa nípò kúrò nínú ìjọba èṣù wá sí ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Rántí wípé nígbà tí a jẹ ẹrú ẹ̀ṣẹ̀, ẹrú èṣù, a wà nínú aginjù, a ń gbé nínú aginjù, a ń gbé nínú ibi tí Bíbélì pè ní ilẹ̀ iyọ̀ tí ẹnikẹ́ni kìí gbé. Nígbà tí a wà nínú ẹ̀ṣẹ̀, a wà lábẹ́ Sàtánì, ṣùgbọ́n nísinsìnyí tí a ti mọ Ọlọ́run, a ṣe wà nípò. A mú wa kúrò nínú aginjù, a mú wa wá sí ilé, a mú wa kúrò nínú ìlú tí ó jìnà réré, ìlú tí a kò ti ní àlàáfíà, a mú wa wá sínú ìjọba Ọlọ́run, ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. A mú wa kúrò nínú wàhálà tí a ti ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìdálẹ́bi tí a ti ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a mú wa wá sí ọ̀dọ̀ Jésù Kristì, nítorí wípé a ti sọ wá di ọmọ. Èyí yẹ fún ìdúpẹ́. Nítorí náà ni Paul apọ́sẹ̀lì fi ń sọ wípé ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Bàbá, nítorí wípé ó ti ṣí wa ní ipò kúrò nínú ìjọba òkùnkùn, ó sì ti mú wa wá sí ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Nínú Tesalonika kìíní orí kejì ẹsẹ̀ ìkejìlá, kí ẹ̀yin kí ó lè máa rìn ní yíyẹ Ọlọ́run. Ẹni tí ó ń pè yín sínú ìjọba àti ògo òun ti kára rẹ̀. Ó yẹ kí ó yé wa wípé bí a bá ti ń di ọmọ Ọlọ́run, bẹ́ẹ̀ ni a ń kọ ẹgbẹ́ òkùnkùn sílẹ̀. Nítorí kíni? Nítorí wípé a ti ṣe wà nípò kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀. Bí a bá ti ń di ọmọ Ọlọ́run, bẹ́ẹ̀ ni a ń kọ ẹgbẹ́ àwọn ọ̀mùtí sílẹ̀. Nítorí kíni? Nítorí pé a ṣe wà nípò, a mú wa kúrò nínú aginjù, a mú wa wá sí ilé. Bí a bá ti ń di ọmọ Ọlọ́run, bẹ́ẹ̀ ni a ń fi ìwàkiwà, bẹ́ẹ̀ ni a ń fi sílẹ̀. Nítorí kíni? Nítorí pé a ti yọ wá kúrò nínú ẹgbẹ́ àwọn tí ó jẹ́ àjèjì sí Ọlọ́run àti àjèjì sí Kristì, a ti sọ wá di ọmọ Ọlọ́run, a sì ní àlàáfíà pẹ̀lú rẹ̀. O ní ẹni tí ń pè yín sínú ìjọba àti ògo òun ti kára rẹ̀. Nínú Kọ́rìntì kejì orí kẹfà ẹsẹ̀ ìkẹtàdínlógún sí ẹsẹ̀ ìkejìdínlógún, èyí ni ojúṣe tiwa. Bí Ọlọ́run bá ti ṣe wa nípò kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀, kúrò nínú aginjù sí ilé, àti kúrò nínú ẹgbẹ́ àwọn àjèjì tí a ti di ọmọ Ọlọ́run, èyí ni ojúṣe wa. Kọ́rìntì kejì orí kẹfà láti ẹsẹ̀ ìkẹtàdínlógún. Nítorí náà ẹ jáde kúrò láàrin wọn. Nítorí náà ẹ jáde kúrò láàrin àwọn abọ̀rìṣà. Nítorí náà ẹ jáde kúrò láàrin àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́. Nítorí náà ẹ jáde kúrò nínú àwọn tí ń ṣe afẹ́ ayé. Nítorí náà ẹ jáde kúrò nínú àwọn ẹlẹ́ṣẹ̀, láàrin àwọn ẹlẹ́ṣẹ̀, kí ẹ sì ya ara yín sí ọ̀tọ̀, ni Olúwa wí. Kí ẹ má ṣe fi ọwọ́ kan ohun àìmọ́. Èmi ò sì gbà yín, èmi ó sì jẹ́ bàbá fún yín, ẹ̀yin ó sì jẹ́ ọmọkùnrin mi àti ọmọbìnrin mi, lé Olúwa Olódùmarè wí. Nínú Pétérù kìíní orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án àti ẹsẹ̀ ìkẹwàá, ẹ̀yin tí kìí ṣe ènìyàn nígbà kan rí, ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin di ènìyàn Ọlọ́run.

tí kò rí àánúgbà rí, ṣùgbọ́n nísinsìnyí ẹ ti rí àánúgbà. Olùfẹ́, mo bẹ̀ yín bí àlejò àti bí èrò láti fà sẹ́yìn kúrò nínú ìfẹ́kúfẹ́ ara tí ń bá ọkàn jagun. Láti fà kúrò nínú ìfẹ́kúfẹ́ ara tí ń bá ọkàn jagun. Ó sọ wípé nígbà kan rí a kì í ṣe ènìyàn Ọlọ́run, ṣùgbọ́n nísinsìnyí a ti ṣe wa nípò padà, a ti di ènìyàn Ọlọ́run. Nígbà kan rí a kò rí àánúgbà, ṣùgbọ́n nísinsìnyí nítorí pé a ti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, nítorí pé a ti gba Jésù Kristì gbọ́, nítorí pé a ti di ẹni ìgbàlà, a ti ṣe wa nípò padà. Nísinsìnyí bí a kò tilẹ̀ rí àánúgbà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí, a ti rí àánúgbà nísinsìnyí. Ó sọ wípé a ti di ìran àwọn tí ó mọ Ọlọ́run. Wẹ́sẹ̀ ìkẹsàn-án, ṣùgbọ́n ẹ̀yin ni ìran tí a yàn. Olú àlùfáà, orílẹ̀-èdè mímọ́, ẹni ènìyàn ọ̀tọ̀, kí ẹ̀yin kí ó lè fi ọlá ńlá ẹni tí ó pè yín jáde kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀ ìyanu rẹ̀ hàn, àti ṣe wà nípò padà, kí a gbé ìgbésí ayé tí ó yẹ ipò tí a wà nísinsìnyí. Ohun ìkẹrin tí ó yẹ fún ọpẹ́, tí Paul apostoli tí ó fẹnu kàn nínú ẹ̀kọ́ wa Kolosi orí kínní, wà ní Kolosi orí kínní ẹsẹ̀ ìkẹrìnlá, nínú ẹni tí àwa ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀, àní ìdáríjì ẹ̀ṣẹ̀. Èyí ni a ń pè ní ìràpadà. A ti ní ìràpadà ọkàn wa nínú Éfésù orí kínní ẹsẹ̀ ìkeje, nínú ẹni tí àwa ní ìràpadà wa nípa ẹ̀jẹ̀ rẹ̀, ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. Bí a bá ń sọ nípa ìràpadà, ó yẹ kí a mọ̀ wípé èyí mú ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́. Bákan náà, ẹ̀ṣẹ̀ tí ó yẹ kí a jìyà fún, ẹ̀ṣẹ̀ tí ó yẹ kí ó rán wa lọ sí ọ̀run ègbé, ẹ̀ṣẹ̀ tí ó yẹ kí a máa ṣiṣẹ́ lórí rẹ̀ nítorí àwọn ohun tí a ṣe tí ó bí Ọlọ́run nínú, a ti dáríjì wá, a ti rà wá padà, a ti fà wá súnmọ́ ọ̀dọ̀ Ọlọ́run fúnra rẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a ní ọkàn ọpẹ́ sí Ọlọ́run. Nínú Títù orí kejì ẹsẹ̀ kẹrìnlá, ẹni tí ó fi ara rẹ̀ fún wa, kí òun kí ó lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo, kí òun kí ó lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Bí ó bá jẹ́ wípé ní tòótọ́ lẹ àti di ọmọ Ọlọ́run, kò yẹ kí ẹ̀ṣẹ̀ kan ṣoṣo kí ó wà ní ìgbésí ayé wa. Kò yẹ kí a tún máa sọ wípé ẹ̀mí ń fẹ́, ó ṣe àìlera fún ara. Kò yẹ kí a tún máa sọ wípé àgbèrè tàbí panṣágà tàbí ojú kòkòrò tàbí owú jíjẹ tàbí àrán kan tàbí ìbínú tàbí ìjà ni ó sọ wá di ẹrú, tí ó jẹ́ wípé lójoojúmọ́ ní ọjọ́jọ́ ìsinmi ni a tún jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Ó ní ẹni tí ó fi ara rẹ̀ rà wá, kí òun kí ó lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Bí ó bá jẹ́ wípé ní tòótọ́ lẹ àti di ọmọ Ọlọ́run, kò yẹ kí ẹ̀ṣẹ̀ kí ó tún máa jọba lórí wa. Kò sí ẹ kí a máa ru ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ káàkiri. Ó yẹ kí a mọ̀ wípé a ti dáríjì wá. Ó yẹ kí a mọ̀ wípé kò tún sí ìrántí fún àwọn ẹ̀ṣẹ̀ yìí mọ́. Ó sì yẹ kí a mọ̀ wípé a ti fún wa ní agbára láti gbé ìgbésí ayé aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀ gbogbo. Ẹni tí ó fi ara rẹ̀ fún wa, kí òun kí ó lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo, kí ó sì lè wẹ àwọn ènìyàn kan mọ́ fún ara rẹ̀, fún ìní òun ti kára rẹ̀, àwọn onítara iṣẹ́ rere. Bí a bá di ọmọ Ọlọ́run, a kì í ní iṣẹ́ búburú lọ́wọ́, a di ẹni tí ó jẹ́ onítara iṣẹ́ rere. Bí a bá di ọmọ Ọlọ́run, a kì í tún ní ìwà ìrí lọ́wọ́, a jẹ́ ẹni tí a ti wẹ̀ mọ́, ẹni tí ó jẹ́ ọmọ Ọlọ́run ní tòótọ́. Èyí ni a fi rí bí a bá kọ́ ẹ̀kọ́ májẹ̀mú titun dáradára, wípé àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristì, wọn kì í fi ojoojúmọ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, wọn kì í fi ọjọ́jọ́ ìsinmi jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, wọn kì í fi gbogbo ìgbà àkókò àjínde tàbí ìgbà Kérésìmesì tàbí ìgbà ìpàgọ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Wọ́n jẹ́ ẹni tí ó bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ pátápátá. Bí o bá wo Jọ̀hánù kínní orí kẹta,
láti ẹsẹ̀ ìkẹjọ sí ẹsẹ̀ ìkẹsàn-án ẹni tí ó bá ń dẹ́ṣẹ̀ ti èṣù ni. Ó jẹ́ wípé ẹni tí ó bá wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀ a kò tí ì ṣí nípò padà kúrò nínú aginjù sínú ilé. Ẹni tí ó bá ń dẹ́ṣẹ̀ síbẹ̀ ó jẹ́ wípé a kò tí ì ṣí nípò padà kúrò lábẹ́ agbára òkùnkùn agbára èṣù sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Ó jẹ́ wípé ẹni tó ń dẹ́ṣẹ̀ síbẹ̀ tàbí ẹni tí ó ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lójoojúmọ́ àbí ẹni tí ó ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ní ọjọ́jọ́ ìsinmi ó jẹ́ wípé a kò tí ì ra ọkàn rẹ̀ padà kò tí ì ní ìgbàlà. Ó wípé ẹni tí ó bá ń dẹ́ṣẹ̀ tí èṣù ní ẹnikẹ́ni tí ì bá jẹ́ ó ṣeéṣe kí ó jẹ́ àlùfáà ìjọ kan ni ó máa ń sọ wípé òun dẹ́ṣẹ̀ síbẹ̀. Bíbélì sọ wípé ẹnikẹ́ni ìbáàjẹ́ àlùfáà tí ó ń dẹ́ṣẹ̀ tí èṣù ní ó ṣeéṣe kí ó jẹ́ oníwàásù ìhinrere kan ni a bá pàdé tí ó sọ wípé kò sí ẹnikẹ́ni tí ó lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wípé ojoojúmọ́ ni òun máa ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tí òun dá. Kí a sọ fún irú ẹni bẹ́ẹ̀ wípé bíbélì wípé ẹni tí ó bá ń dẹ́ṣẹ̀ tí èṣù ní ó ṣeéṣe kí ó jẹ́ ẹnìkan tí ó rò wípé òun jẹ́ òṣìṣẹ́ nínú ìjọ tàbí òun tilẹ̀ ti di àtúnbí lé ó sì ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lójoojúmọ́ tí ó ń sọ wípé ẹ̀ṣẹ̀ àìmọ̀ ẹ̀ṣẹ̀ bàbá ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀ ẹ̀ṣẹ̀ ìyá ẹ̀ṣẹ̀ bàbá ẹ̀ṣẹ̀ tí a kò mọ̀ nípa rẹ̀ ẹ̀ṣẹ̀ tí ó lẹ̀ mọ́ wa ẹ̀ṣẹ̀ tí kò lẹ̀ mọ́ wa. Irú ẹni bẹ́ẹ̀ ó jẹ́ wípé kò tí ì ní ìgbàlà ní kíkún ní tòótọ́. Ẹni tí ó bá ń dẹ́ṣẹ̀ títa ni tí èṣù ni nítorí láti àtètè kọ́ ṣe ni èṣù ti ń dẹ́ṣẹ̀. Nítorí èyí ni ọmọ Ọlọ́run ṣe farahàn kí ó lè pa iṣẹ́ ìṣòrun wọ ẹsẹ̀ ìkẹsàn-án. Ó yẹ kí èyí kí ó jẹ́ ìrírí tìrẹ gẹ́gẹ́ bí onígbàgbọ́ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ẹnikẹ́ni tí a ti pa Ọlọ́run òbí ẹnikẹ́ni tí a ti tún bí ẹnikẹ́ni tí ó ti ní ìgbàlà Ọlọ́run ẹnikẹ́ni tí a ti ṣínópò padà kúrò nínú òkùnkùn sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀ ẹnikẹ́ni tí a ti pa Ọlọ́run òbí kì í dẹ́ṣẹ̀. Nítorí irú rẹ̀ ń gbé inú rẹ̀ kò sì lè dẹ́ṣẹ̀ nítorí pé àti ipa Ọlọ́run òbí bí a bá ti di àtúnbí bí a bá ti yí wa padà bí a bá ti rà wá padà kò yẹ kí a tún máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lójoojúmọ́. Ó yẹ kí a ti lè jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ wọn ni lẹ́ẹ̀kan kí a ti ní ìdáríjì kí a sì ní ìṣẹ́gun lórí àwọn ẹ̀ṣẹ̀ tí a ti dá tẹ́lẹ̀tẹ́lẹ̀. Nítorí wípé bí Ọlọ́run bá ti dáríjì wá kì í tún mú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí wá sí ìrántí. Bí Ọlọ́run kò bá sì rántí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kò yẹ fún wa láti máa rántí wọn lẹ́yìn ìgbà tí a ti dáríjì wá. Nítorí a sọ fún wa nínú Hebrew orí kẹjọ láti ẹsẹ̀ ìkẹwàá nítorí èyí ni májẹ̀mú mi tí èmi ò bá ilé Ísírẹ́lì dá lé ọjọ́ wọn ni lè Olúwa wí èmi ò fi òfin mi sínú wọn èmi ò sì kọ́ sí wọn lé ọkàn èmi ò sì máa jẹ́ Ọlọ́run wọn ò sì máa jẹ́ ènìyàn mi olúkúlùkù kì yóò sì máa kọ́ ará ìlú rẹ̀ àti olúkúlùkù arákùnrin rẹ̀ wípé mo Olúwa nítorí wípé gbogbo wọn ni yóò mọ̀ mí láti kékeré dé àgbà nítorí èmi ò ṣàánú fún gbogbo àìṣòdodo wọn àti ẹ̀ṣẹ̀ wọn àti àìṣedédé wọn ni èmi kì yóò sì rántí mọ́. Nítorí bẹ́ẹ̀ bí a bá ti di ẹni ìgbàlà ó dájú wípé a kì yóò jẹ́ ẹni tí ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ẹni tí ń rántí ẹ̀ṣẹ̀ ẹni tí ń ní ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ lójoojúmọ́ tàbí ní ọjọ́jọ́ ìsinmi. Jẹ́ kí a wo Kólósè lẹ́ẹ̀kan sí i kí a wo àwọn tí Pọ́ọ̀lù àpọ́sẹ́lì ń sọ fún wa pé ó yẹ kí ó fi ẹ̀mí ọpẹ́ ẹ̀mí oore ẹ̀mí ìmoore hàn láti inú ọkàn àwọn onígbàgbọ́ tòótọ́. Kólósè orí kínní láti ẹsẹ̀ ìkejìlá ó ní kí a máa dúpẹ́. A ti ṣe àlàyé fún wa wípé ó yẹ kí àdúrà wa kí ó jẹ́ lákọ̀ọ́kọ́ àdúrà ọpẹ́ kí a sì ní ìṣìpẹ̀ níwájú Ọlọ́run. Kí ni àwọn ohun tí a ń dúpẹ́ fún? A ń dúpẹ́ fún ìwà Ọlọ́run. A ń dúpẹ́ wípé Ọlọ́run jẹ́ olóòótọ́. A ń dúpẹ́ wípé Ọlọ́run kì í ṣèké. A ń dúpẹ́ wípé bí Ọlọ́run bá wí bẹ́ẹ̀ ó máa ń ṣe bẹ́ẹ̀. A ń dúpẹ́ wípé Ọlọ́run kì í yí padà. A tún dúpẹ́ wípé nípa iṣẹ́ àṣepé Jésù Kristì lórí igi àgbélébó a sì ń dúpẹ́ wípé a ti jẹ́ ẹni ìgbàlà. A sì tún dúpẹ́ wípé àwọn ẹlòmíràn wọ́n ní ìtẹ̀síwájú nínú ẹ̀mí àti nínú ara.
andope fun gbogbo sugbon o merin ototo ni Paul so fun anihin we pe o ye ki a dope fun ikini nitori pe o mo wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole o ye ki oronu loni o ye ki owo awon ore ti olorun se fun bi o ba je wo pe ati dare ese re ji o bi o ba je wo pe ati mu oye iwo ti o je alaiye tele tele ati asi ti so di alabapin ninu ogun awon eniyan mimo ninu imole o ye ki o dope lowo olorun ikeji nitori wo pe o ti gba wa kuro lowo agbara okunkun o ye ki a dupe wipe nigbati a ti di eni igbala isu ati awon omo ogun re ati agbara okunkun won ko ni ipa lori wa mo iketa nitori wipe ati si wa nipo sinu ijoba ayanpe omo re bi o ba mo wipe ati gba okan re la ati mo wa si ijoba olorun ati mo kuro ninu okunkun sinu imole o ye ki eyi je ki o dupe lowo olorun ikerin eni ti ninu eni ti a wa ni idande ninu eni ti a wa ni irapada nipa eje re ani idariji ese bi o ba je pe ati wo okan re mo o si ti di eni igbala o si ni idalebi ese mo o je eni ti o ni agbara ore ofe olorun lati ma gbe ninu imole lati ma rin ninu imole irere o ye ki o le dupe lowo olorun eje ki a dede duro ki a si so fun olorun we pe a dupe lowo re nitori eni ti se a dupe lowo re nitori ise asepe Jesu Christ lori igi agbelebo a dupe lowo re nitori igbala wa a dupe lowo re fun itesiwaju nipa ti emi a dupe lowo re fun gbogbo se o ti di omo olorun se o ki se ajeji ninu ile olorun se ati gba okan re la se o ti ni ogun ini pelu awon eniyan mimo ti rin ninu imole o ye ki a dupe lowo olorun se ati da oni ide se ati gba okuro lowo agbara okunkun se oluwa je oluwa fun o si je ni to nto o je agbara re o je ipa re o ye ki a dupe lowo olorun se ati se onipo pada ko ninu aginju o ti wa sinu ile olorun o ti wa ninu ijoba olorun o ye ki a dupe lowo olorun se ati se onipo pada ko ninu okunkun wa si imole o ye ki a dupe lowo olorun se ati se onipo pada o ti kuro laarin awon ajeji o ti di omo ninu ile o ye ki a dupe lowo olorun.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Iṣẹ́ àwọn apostoli, orí ìkẹtàdínlógún, nígbà tí wọ́n sì ti kọjá Amphipoli àti Apollonia, wọ́n wá sí Thessalonica níbi tí sinagogo àwọn Júù wà, àti Paulu gẹ́gẹ́ bí ìṣe rẹ̀, ó wọlé tọ̀ wọ́n lọ ní ọjọ́ ìsinmi mẹ́ta, ó sì ń bá wọn fi ọ̀rọ̀ wé ọ̀rọ̀ nínú ìwé mímọ́. Ó ń túmọ̀, ó sì ń fi hàn pé Kristi kò lè ṣàìmájìyà kí ó sì jíǹde kúrò nínú òkú, àti pé Jésù yìí, ẹni tí èmi ń wàásù fún yín, òun ni Kristi náà. A sì yí nínú wọn lọ́kàn padà, wọ́n sì darapọ̀ mọ́ Paulu, òun Sila, àti nínú àwọn olùfọkànsìn Eléni ọ̀pọ̀ púpọ̀, àti nínú àwọn obìnrin ọlọ́lá kìí ṣe díẹ̀. Ṣùgbọ́n àwọn Júù jowú, wọ́n sì fa wọn jàgídíjàgan nínú àwọn ìjàjẹ́ ènìyàn mọ́ra, wọ́n gba ẹgbẹ́jọ, wọ́n sì ń rú ìlú, wọ́n sì kọlu ilé Jasoni, wọ́n fẹ́ mú wọn jáde tọ àwọn ènìyàn wá. Nígbà tí wọn kò sì rí wọn, wọ́n wọ́ Jasoni àti àwọn arákùnrin kan tó àwọn olórí ìlú lọ. Wọ́n ń kígbe pé àwọn wọ̀nyí tí ó ti yí ayé po wá sí ìhín yìí pẹ̀lú àwọn ẹni tí Jasoni gbà sí ọ̀dọ̀. Gbogbo àwọn wọ̀nyí ni ó sì ń hùwà lòdì sí àṣẹ Kẹ́sàrì wípé ọba mìíràn kan wà, Jésù. Àwọn ènìyàn àti àwọn olórí ìlú kò ní ìbàlẹ̀ àyà nígbà tí wọ́n gbọ́ nǹkan wọ̀nyí. Nígbà tí wọ́n sì gba ògò lọ́wọ́ Jasoni àti àwọn ìyókù, wọ́n jọ̀wọ́ wọn lọ́wọ́ lọ. Lọ́gán, àwọn arákùnrin sì ran Paulu òun Sila lọ Siberia lóru. Nígbà tí wọ́n sì dé ibẹ̀, wọ́n wọ inú sinagogo àwọn Júù lọ. Àwọn wọ̀nyí sì ní ìyìn ju àwọn ti Thessalonica lọ, ní ti pé wọ́n fi tọkàntọkàn gba ọ̀rọ̀ náà, wọ́n sì ń wá inú ìwé mímọ́ lójoojúmọ́ bí nǹkan wọ̀nyí rí bẹ́ẹ̀. Nítorí náà, púpọ̀ nínú wọn gbàgbọ́, àti nínú àwọn obìnrin Eléni ọlọ́lá, àti nínú àwọn ọkùnrin kìí ṣe díẹ̀. Ṣùgbọ́n nígbà tí àwọn Júù ti Thessalonica mọ̀ pé Paulu ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run ní Berea, wọ́n sì wá síbẹ̀ pẹ̀lú, wọ́n rú àwọn ènìyàn sókè. Nígbà náà ni àwọn arákùnrin rán Paulu jáde lọ́gán láti lọ títí dé òkun, ṣùgbọ́n Sila òun Timothy dúró síbẹ̀. Àwọn tí ó sin Paulu wá sì mú un lọ títí dé Athene. Nígbà tí wọ́n sì gba àṣẹ lọ́dọ̀ rẹ̀ tọ Sila òun Timothy wá pé kí wọn kí ó yára tọ òun wá, wọ́n lọ. Nígbà tí Paulu dúró dè wọ́n ní Athene, ọkàn rẹ̀ rú nínú rẹ̀ nígbà tí ó rí pé ìlú náà kún fún òrìṣà. Nítorí náà, ó ń bá àwọn Júù fi ọ̀rọ̀ wé ọ̀rọ̀ nínú sinagogu àti àwọn olùfọkànsìn àti àwọn tí ó ń bá pàdé lọ́jà lójoojúmọ́. Nínú àwọn epikúrẹ́ ìpẹ̀lú àti àwọn ọ̀jọ̀gbọ́n stoiki kóòtì yìí, àwọn kan sì ń wí pé kí ni aláhesọ yìí yóò rí wí. Àwọn mìíràn sì wí pé ó dàbí oníwàásù àjèjì òrìṣà nítorí tí ó ń wàásù Jésù òun àjíǹde fún wọn. Wọ́n sì mú un, wọ́n sì fà á lọ sí Areópágù. Wọ́n wí pé a ha lè mọ kí ni ẹ̀kọ́ tuntun tí ìwọ́n sọ̀rọ̀ rẹ̀ yìí jẹ́, nítorí tí ìwọ́n mú un àjèjì wá sí etí wa, àwa sì ń fẹ́ mọ kí ni ìtumọ̀ nǹkan wọ̀nyí. Nítorí gbogbo àwọn ará Athene àti àwọn àlejò tí ń ṣe àtìpó níbẹ̀, kìí ṣe ohun mìíràn ju kí a máa sọ tàbí kí a máa gbọ́ ohun titun lọ. Paulu sì dìde dúró láàrin Areópágù, ó ní, ẹ̀yin ará Athene, mo wòye pé ní ohun gbogbo ẹkún fún onírúurú ìsìnjù, nítorí bí mo ti ń kọjá lọ tí mo wo ohun wọn nì tí ẹ̀yin ń sìn, mo sì rí pẹpẹ kan tí a kọ àkọlé yìí sí fún Ọlọ́run àìmọ̀. Ǹjẹ́ ẹni tí ẹ̀yin ń sìn ní àìmọ̀, òun náà ni èmi ń sọ fún yín. Ọlọ́run náà tí ó dá ayé àti ohun gbogbo tí ń bẹ nínú rẹ̀, òun náà tí ṣe olúwa ọ̀run ayé, kìí gbé ilé tí a fi ọwọ́ kọ́, bẹ́ẹ̀ ni a kìí fi ọwọ́ ènìyàn sìn, bí ẹni pé ó ń fẹ́ nǹkan, òun ni ó fi iyè àti èémí àti ohun gbogbo fún gbogbo ènìyàn. Ó sì ti fi ẹ̀jẹ̀ kan náà dá gbogbo orílẹ̀-èdè láti tẹ̀dó sí ojú àgbáyé, ó sì ti pinnu àkókò tí a yàn tẹ́lẹ̀ àti àlà ibùgbé wọn, kí wọn kí ó lè máa wá Olúwa, bóyá bí ọkàn wọn bá lè fà sí i, tí wọ́n sì rí i, bí ó tilẹ̀ ṣe pé kò jìnnà sí olúkúlùkù wa, nítorí nínú rẹ̀ ni àwa gbé wà ní ààyè tí àwa ń rìn kiri, tí a sì ní ẹ̀mí wa. Bí àwọn kan nínú àwọn olórin ẹ̀yin tìkara yín ti wí pé àwa pẹ̀lú sì jẹ́ ọmọ rẹ̀, ǹjẹ́ bí àwa bá ṣe ọmọ Ọlọ́run, kò yẹ fún wa kí á rò pé ìwà Ọlọ́run dàbí wúrà tàbí fàdákà tàbí òkúta tí a fi ọgbọ́n àti ìhùmọ̀ ènìyàn ṣe ní ọ̀nà. Pẹ̀lú, ìgbà àìmọ̀ yìí ni Ọlọ́run ti fojú pò dá, ṣùgbọ́n ní ìsinsìnyí ó pàṣẹ fún gbogbo ènìyàn níbi gbogbo láti ronú pìwàdà, níwọ̀n bí ó ti dá ọjọ́ kan nínú èyí tí yóò ṣe ìdájọ́ ayé ní òdodo nípasẹ̀ ọkùnrin náà tí ó ti yàn, nígbà tí ó ti fi ohun ìdánilójú fún gbogbo ènìyàn ní tí ó jí ìdìde kúrò nínú òkú. Nígbà tí wọ́n ti gbọ́ ti àjíǹde òkú, àwọn mìíràn ń ṣẹ̀fẹ̀, ṣùgbọ́n àwọn mìíràn wípé àwọ̀ tún nǹkan yìí gbọ́ ní ẹnu rẹ̀. Bẹ́ẹ̀ ni Paulu sì jáde kúrò láàrin wọn, ṣùgbọ́n àwọn ọkùnrin kan fi ara mọ́ ọn, wọ́n sì gbàgbọ́. Nínú àwọn ẹni tí Dionysiu ara Areópágù wà, àti obìnrin kan tí a ń pè ní Damari, àti àwọn mìíràn pẹ̀lú wọn. Iṣẹ́ àwọn apostoli, orí ìkejìdínlógún. Lẹ́yìn nǹkan wọ̀nyí, Paulu jáde kúrò ní Athene, ó sì lọ sí Kọ́rìntì. Ó sì rí Júù kan tí a ń pè ní Àkúílà, tí a bí ní Pọ́ntù, tí ó ti Ítálì dé ní lọ́ọ́lọ́ pẹ̀lú Priscilla aya rẹ̀, nítorí tí Claudio pàṣẹ pé kí gbogbo àwọn Júù kí ó jáde kúrò ní Róòmù. Ó sì tọ̀ wọ́n wá, àti ìtorí tí ṣe oníṣẹ́ ọ̀nà kan náà, ó bá wọn jókòó, ó sì ń ṣiṣẹ́, nítorí àgọ́ pípa ní iṣẹ́ ọ̀nà wọn. Ó sì ń fọ̀rọ̀ wé ọ̀rọ̀ fún wọn nínú sinagogu ní ọjọ́ ìsinmi, ó sì ń yí àwọn Júù àti àwọn Eléni lé ọkàn padà. nígbà ti Sila òun Timotheus sì ti Macedonia wá, ọ̀rọ̀ náà ká Pọ́ọ̀lù lára, ó ń fi hàn, ó sọ fún àwọn Júù pé Jésù ni Kristi náà. Nígbà tí wọ́n sì wà lóde, tí wọ́n sì ń sọ ọ̀rọ̀ òdì, ó gun aṣọ rẹ̀, ó sì wí fún wọn pé ẹ̀jẹ̀ yín bẹ lórí ara yín, ọrùn èmi mọ́ láti ìsinsìnyí lọ, èmi ó tọ àwọn kèfèrí lọ. Ó sì lọ kúrò níbẹ̀, ó wọ ilé ọkùnrin kan tí à ń pè ní Titu Justu, ẹni tí ó ń sin Ọlọ́run, tí ilé rẹ̀ fi ara mọ́ sinagogu tímọ́tímọ́, àti Crispu, olórí sinagogu, ó gba Olúwa gbọ́ pẹ̀lú gbogbo ilé rẹ̀, àti ọ̀pọ̀ nínú àwọn ará Kọ́rìntì, nígbà tí wọ́n gbọ́, wọ́n gbàgbọ́, a sì baptisí wọn. Olúwa sì sọ fún Pọ́ọ̀lù ní òru ní ojúran pé má bẹ̀rù, sá máa sọ, má sì ṣe pa ẹnu rẹ mọ́, nítorí tí èmi wà pẹ̀lú rẹ, kò sì sí ẹni tí yóò dìde sí ọ láti pa ọ lára, nítorí mo ní ènìyàn púpọ̀ ní ìlú yìí. Ó sì jókòó níbẹ̀ ní ọdún kan, òun oṣù mẹ́fà, ó ń kọ́ni ní ọ̀rọ̀ Ọlọ́run láàrin wọn. Nígbà tí Gálíóni sì jẹ́ baálẹ̀ Àkáyà, àwọn Júù fi ọkàn kan dìde sí Pọ́ọ̀lù, wọ́n sì mú un wá síwájú ìtẹ́ ìdájọ́, wọ́n wí pé ọkùnrin yìí ń yí àwọn ènìyàn ní ọkàn padà láti máa sin Ọlọ́run lòdì sí òfin. Nígbà tí Pọ́ọ̀lù ń fẹ́ àti dáhùn, Gálíóni wí fún àwọn Júù pé ìbáṣepé ọ̀ràn búburú tàbí ti jàgídíjàgan kan ni, bí ọ̀rọ̀ ti rí, ẹ̀yin Júù, èmi ìbá gbè yín, ṣùgbọ́n bí ó bá ṣe ọ̀ràn nípa ọ̀rọ̀ àti orúkọ àti ti òfin yín ni, kí ẹ̀yin kí ó bojútó fún ara yín, nítorí tí èmi kò fẹ́ ṣe onídàájọ́ nǹkan báwọn ni. Ó sì lé wọn kúrò níbi ìtẹ́ ìdájọ́, gbogbo àwọn eléyìí sì mú Sosteni, olórí sinagogu, wọ́n sì lù ú níwájú ìtẹ́ ìdájọ́. Gálíóni kò sì ṣú sí nǹkan wọ̀nyí. Pọ́ọ̀lù sì dúró sí níbẹ̀ ní ọjọ́ púpọ̀, nígbà tí ó sì dágbére fún àwọn arákùnrin, ó bá ti ọkọ̀ lọ sí Síríà, àti Priscilla àti Aquila pẹ̀lú rẹ̀, ó ti fa orí rẹ̀ ní Kenkrea nítorí tí ó ti jẹ́jẹ̀ẹ́, ó sì sọ̀kalẹ̀ wá sí Éfésù, ó sì fi wọ́n sílẹ̀ níbẹ̀, ṣùgbọ́n òun ti kára rẹ̀ wọ inú sinagogu lọ, ó sì bá àwọn Júù fi ọ̀rọ̀ wé ọ̀rọ̀. Nígbà tí wọ́n sì bẹ̀ẹ́ pé kí ó bá àwọn jókòó díẹ̀ sí, ó kọ̀, ṣùgbọ́n ó dágbére fún wọn, ó sì wí pé èmi kò gbọdọ̀ ṣàìmáṣe àjọ ọdún tí ń bọ̀ yìí ní Jerusalemu bí ó ti wù kí ó rí, ṣùgbọ́n èmi ó tún padà tọ̀ yín wá bí Ọlọ́run bá fẹ́. Ó sì ṣíkọ̀ ní Éfésù. Nígbà tí ó sì ti gúnlẹ̀ ní Kesaria, tí ó gòkè, tí ó sì kí ìjọ, ó sọ̀kalẹ̀ lọ sí Antioku. Nígbà tí ó sì gbé ọjọ́ díẹ̀ níbẹ̀, ó lọ, ó sì kọjá ní ilẹ̀ Galatia, òun Frigia lẹ́sẹsẹ, ó ń mú gbogbo àwọn ọmọ ẹ̀yìn ní ọkàn le. Júù kan sì wà tí à ń pè ní Apollo, tí a bí ní Alexandria, ọkùnrin ọlọ́rọ̀lé ẹnu tí ó pọ̀ ní ìwé mímọ́, ó wá sí Éfésù. Ọkùnrin yìí ni a ti kọ́ ní ọ̀nà ti Olúwa, ó sì ṣe ẹni tí ó gbóná ní ọkàn, ó ń fi ààyàn sọ̀rọ̀, ó sì ń kọ́ni ní nǹkan ti Olúwa, kìkì baptisimu ti Jòhánù ni ó mọ̀, ó sì bẹ̀rẹ̀ sí fi ìgboyà sọ̀rọ̀ ní sinagogu. Nígbà tí Aquila òun Priscilla ti gbọ́ ọ̀rọ̀ rẹ̀, wọ́n mú un sí ọ̀dọ̀, wọ́n sì túbọ̀ sọ ìdí ọ̀nà Ọlọ́run fún un dájúdájú. Nígbà tí ó sì ń fẹ́ kọjá lọ sí Àkáyà, àwọn arákùnrin gbà ní ìyànjú, wọ́n sì kọ̀wé sí àwọn ọmọ ẹ̀yìn kí wọn kí ó gbà á. Nígbà tí ó sì dé, ó ran àwọn tí ó gbàgbọ́ nípa ọrẹ ọ̀fẹ́ lọ́wọ́ púpọ̀, nítorí tí ó sọ àsọyé fún àwọn Júù ní gbangba. Ó ń fi hàn nínú ìwé mímọ́ pé Jésù ni Kristi.
0: DCLM Radio, your spiritual warfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ̀lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín wípé lónìí a wà láyé, bẹ́ẹ̀ ni a wà láàyè nínú Kristi. A dúpẹ́ wípé ní ìgbà gbogbo ni ẹ ń fi àánú àti orí ọ̀fẹ́ yín hàn fún wa. A dúpẹ́ fún ìfẹ́ aláìlẹ́gbẹ́ tí ẹ fi hàn wá. A dúpẹ́ fún ìfẹ́ nínú Kristi Jésù. A dúpẹ́ fún ìyè ànípẹ̀kun. A dúpẹ́ fún àwọn ìlérí yín tí ó ń kí wá láyà wípé a ó làájá. A dúpẹ́ wípé ẹ̀mí yín ń sọ fún wa wípé bó ti wù kó rí, ọjọ́ ọ̀la yóò dára. A dúpẹ́ wípé ẹ fi wá lọ́kàn balẹ̀. A dúpẹ́ wípé ẹ gbin ìgbàgbọ́ sínú ọkàn wa, ìgbàgbọ́ ààyè, ìgbàgbọ́ ìsọdọmọ, ìgbàgbọ́ tí ó jẹ́ kí a ní ẹ̀rí yìí nínú ọkàn wa wípé kò séwu, nítorí wípé Jésù Kristi Olúwa, olùṣọ́ àgùntàn wa, ọmọ aládé àlàáfíà balógun wa lójú ogun, wípé ó ń jà fún wa, wípé ó wà nítòsí wa, àti wípé nítorí bẹ́ẹ̀ bí òjò tilẹ̀ ń rọ̀, bí iná tilẹ̀ ń jó, bí ohunkóhun tilẹ̀ ń ṣẹlẹ̀, a mọ̀ wípé kò séwu fún ọmọ Ọlọ́run. A dúpẹ́ wípé àwa ni ẹ ṣe ní olóríire, àwa ni ẹ ṣe ní alábùkún fún láti jẹ́ alábápín nínú ìbùkún àtọ̀run wa, nítorí wípé lónìí ni a gbé àsíá wa sókè wepe ni hi le ran wa lowo de adupe egba pe ati yin wa baba lati igba ti ati gbagbo lati igba yi ni e tin se ise arabara ni igbese aye wa baba e ko se wepe e pa wa mo wepe e nto wa wepe ani idakoro ninu okan wa wepe Jesu Kristi je ti wa egba pe ati yin wa ni oruko Jesu nje odun tuntun la ton bo si yi odun tuntun lati sin oluwa odun tuntun lati ka oro olorun odun tuntun lati je alabapin si waju si ninu ibukun atorun wa odun tuntun lati le gbekele yin ju be lo odun tuntun lati mo wi pe eyin sesho lori wa a nbebe wi pe ninu odun tuntun yi igbagbo wa yo re koja igbagbo ti odun ti o koja ibukun ti o ma dale wa lori yo re koja awon ibukun ti odun ti o koja ati isimi ifokan bale ti o ni ninu yin yo re koja ti odun ti o koja a nbe yin wo pe ninu odun yi ni ojojo e o ma je ki okan wa ki o ma simi le yin ki o ma feran yin si ki o ma gbagbo si ki o ma gbadura si ki o si ma ri ibukun ju be lo siwaju ati siwaju loruko Jesu loni e ba wa soro loni e fa wa mora loni e ko wa loni e je ki ife wa ki o fese mule ju be lo loni e je ki igbagbo wa ki o dagba ju be lo adupe wepe ti gbo e se wa loju ti emi ke ba le ri awon ti e ti pese fun wa ninu oro yin loni adupe wepe ti gbo ni oruko Jesu Kristi oluwa wa.